Ọlọ́run kí ó bójú wò ọ́, kí ó sì sọ ọ́ di ọlọ́mọ. Ó ní kí ẹ máa ṣọ́nà, kí ẹ sì máa gbàdúrà, kí ẹ̀yin kí ó má bàa bọ́ sínú ìdẹ̀wò. Ìdánwò tàbí ìdẹ̀wò púpọ̀ ni ó wà nínú ayé, nítorí pé ayé òkùnkùn ni ayé tí a ń gbé. Ayé tí èṣù ń jọba ni ayé tí a wà. Ayé tí àwọn ẹmẹ̀wà àti àwọn ọmọ èṣù tí wọ́n ń jọba ni ayé tí a wà. Ayé tí ìrẹ́nijẹ tí ó pọ̀ sí ni ayé tí a wà. Ayé tí àwọn alọ́nilọ́wọ́gbà tí wọ́n pọ̀ sí ni ayé tí a wà. Ayé tí ó ní wàhálà púpọ̀ àti ìpọ́njú ni ayé tí a wà. Bí a kò bá fẹ́ bọ́ sínú ìdánwò tàbí sínú ìdẹ̀wò, a ní láti jẹ́ ẹni tí ń gbàdúrà. Ó wí pé ó ní kí a máa ṣọ́nà, kí a sì máa gbàdúrà, kí ẹ̀yin kí ó má bàa bọ́ sínú ìdẹ̀wò. Lóòótọ́ lè ẹ̀mí ń fẹ́, ẹ̀mí ń fẹ́ ìgbàlà, ṣùgbọ́n ṣàìlera fún ara. Lóòótọ́ lè ẹ̀mí ń fẹ́, ẹ̀mí ń fẹ́ ìsọdi mímọ́ àti ìwà bí Ọlọ́run, ṣùgbọ́n ṣé o mọ̀, ó ṣàìlera fún ara. Lóòótọ́ lè ẹ̀mí ń fẹ́, ẹ̀mí ń fẹ́ agbára Ọlọ́run, agbára láti gbàdúrà, agbára láti borí èṣù, agbára láti lè kọjú ìjà sí àwọn ọmọ igun rẹ̀. Lóòótọ́ lè ẹ̀mí ń fẹ́, ṣùgbọ́n ó ṣàìlera fún ara. Lóòótọ́ lè ẹ̀mí ń fẹ́, ẹ̀mí ń fẹ́ ìwòsàn, ẹ̀mí ń fẹ́ kí a ṣe àṣeyè àti àṣeyege ní ìgbésí ayé wa, àṣeyege ní ìgbésí ayé wa. Ẹ̀mí ń fẹ́ nítòótọ́, ṣùgbọ́n ó ṣe àìlera fún ara. Bí a bá sì ń fẹ́ kí Ọlọ́run kí ó bójú wa àti kí àwọn ìlérí rẹ̀ kí ó ṣe sí wa lára, ohun tí a ń sọ ni wípé a ní láti ru ara wa sókè. Wo bí Isaiah ti sọ fún wa. Isaiah orí kejìléní àádọ́ta. Láti ẹsẹ̀ ìkíní, jí, gbé agbára rẹ wọ̀, ìwọ Sioni. Ó ń sọ fún àwa tí a rẹ̀wẹ̀sì, ó ní kí a jí dìde. Ó ń sọ fún àwa tí a wà lábẹ́ agbára òkùnkùn, tí agbára òkùnkùn ń rìn ọmọlẹ̀, ó ní kí a jí dìde. Ó ń sọ fún àwa tí a ní ìlọ́wọ́ọ́wọ́, ó ní kí a jí dìde. Jí, gbé agbára rẹ wọ̀, ìwọ Sioni, gbé aṣọ ògo rẹ wọ̀, ìwọ Jerusalemu, ìlú mímọ́. Nítorí láti ìgbà yìí lọ, àìkọlà ohun aláìmọ́, aláìkọlà ohun aláìmọ́ kì yóò wọ inú rẹ mọ́. Ohun tí a ń sọ ni wípé bí a bá lè jí dìde kúrò nínú oorun wa, bí a bá lè ru ara wa sókè, bí a bá lè ké pe orúkọ Olúwa, wípé láti ìsinsìnyí lọ, láti ìgbà yìí lọ, àwọn nǹkan tí ó ti jẹ́ ìṣòro ní ìgbésí ayé wa, a kò ní rí wọn mọ́ ní orúkọ Jésù. Àwọn nǹkan tí ó ti rìn wá mọ́lẹ̀, a kò ní gbúrò wọn mọ́ ní orúkọ Jésù. Àwọn nǹkan tí ó ti ń jẹ gàba lórí wa, a kò ní gbúrò wọn mọ́ ní orúkọ Jésù. Bí a bá lè jí dìde, ìjí òdodo. Bí a bá lè ké pe orúkọ Olúwa, bí a bá lè ru ara wa sókè, wo ẹsẹ̀ ìkejì, gbọn ekuru kúrò lé ara rẹ. Gbọn ekuru kúrò lé ara rẹ. Dìde, jókòó, ìwọ Jerusalemu, tú ọ̀tá kúrò, tú ọ̀já kúrò, lí ọrùn rẹ, ìwọ òǹdè ọmọbìnrin Sioni. Ohun tí a ń sọ ni wípé àwọn Ísírẹ́lì wọ̀nyí, wọ́n dàbí òmìràn tí ó jẹ́ wípé wọ́n dòbólẹ̀, wọ́n ń hùwà aláìlágbára. Níbi tí òmìràn yìí tí ó ti dòbólẹ̀, bẹ́ẹ̀ ni àwọn tí kò tó, àwọn tí kò lágbára tó, ni wọ́n ń gorí rẹ̀, ni wọ́n ń dè é pẹ̀lú ọ̀já tàbí pẹ̀lú okùn. Ó dàbí ẹni wípé a ń ṣẹ́gun wọn. Ṣùgbọ́n Isaiah ń sọ fún wọn wípé kí wọn kí ó jí dìde, kí wọn kí ó ru ara wọn sókè, kí wọn kí ó ké pe orúkọ Olúwa, kí a bá lè mú àwọn ohun tí ó wà ní ìgbésí ayé wọn, tí ó sọ wọ́n di ẹdun arinlẹ̀, kí a lè mú nǹkan wọ̀nyí kúrò. Ó ní kí wọ́n gbọn ekuru kúrò lé ara wọn, kí wọn kí ó sì dìde, kí wọn kí ó tú ọ̀já kúrò lé ọrùn wọn. Àwọn òǹdè ọmọbìnrin Sioni, bí àwa pàápàá, bí a bá ṣe nǹkan wọ̀nyí, bí àwa náà, bí a bá lè ké pe Ọlọ́run, bí a bá lè tú àwọn ọ̀já wọ̀nyí kúrò lára wa, tí a sì jí ìjí òdodo, tí a jí dìde, tí a sọ fún Ọlọ́run wípé a ń fẹ́ di ẹni ìgbàlà, a ń fẹ́ di ẹni tí ó ní ìsọdímọ́, ẹni tí ó ní agbára Ọlọ́run, àti ẹni tí àìsàn gbogbo tí ó kúrò kúrò ní ìgbésí ayé rẹ̀, tí a kò jẹ́ kí ohunkóhun kí ó dí wa lọ́wọ́, tí a gbàdúrà pẹ̀lú ìtara, tí a gbàdúrà nípa dídi ìlérí Ọlọ́run mú, tí a mi ayé àti ọ̀run pẹ̀lú agbára àdúrà wa. Ó dájú wípé àwọn nǹkan tí ó ń ṣe wá lọ́ṣẹ́, àwọn nǹkan tí ó ti wà ní ìgbésí ayé wa ṣùgbọ́n tí kò tẹ́ wa lọ́rùn, títí di ìsinsìnyí, a ó mú ọ kúrò ní orúkọ Jésù. Bí a bá ń fẹ́ nǹkan wọ̀nyí nínú ìgbésí ayé wa, a ní láti jẹ́ ẹni tí ó ní òǹgbẹ, òǹgbẹ fún nǹkan ti Ọlọ́run. Wo orin Dáfídì, orí 42, láti ẹsẹ̀ ìkíní
orin dapidi ori keji le logoji lati ese kini bi agbonrin iti ma mi hele si ipa odo omi beeli okan mi mi hele si o olorun bi agbonrin ti ma sare ti ma mi hele ni wiwa ipado omi oni samu nso wi pe beeli okan mi mi hele si o olorun e je wi pe an lati yi oju wa pada kuro ninu gbogbo ti o wa ninu aye an lati yi oju wa pada kuro ni loju tabi lodo awon oluran lowo ti an fe ninu aye sugbon ti ko le ran ni lowo ki a gbadura si olorun ki a ru ara wa soke ki a ke pe oroko olowa ki a di ileri olorun mu ki a gbadura ki kan si olorun o ni ongbe olorun gbe okan mi bi ongbe olorun ba gbe okan re o duro lati gbadura bi o ba je elese o duro lati ko ese re sile ongbe olorun gbe okan mi ohun ti oni samu pe so yi ni wepe o ni ijatile ninu aye nitori wepe ko se alafeyinti kan ti o wa ninu aye ti ki o jani tile bi abagbekele eran ara o daju wepe a o ni ijatile sugbon ni orin samu so wepe ongbe olorun gbe okan mi bi o ba fe ni igbala o ye ki ongbe olorun ki o ma gbe okan re tabi o ti ni igbala sugbon ori wepe iwa mimo isodotun ni isodi mimo ko joba ko fidi kale ni igbesi aye re ongbe olorun gbe okan mi bi ongbe olorun ba si gbe okan re o joko tabi o duro ni waju oluwa o si ba olorun so asoye titi yo fi gbo ti re titi o fi gbadura agba yori si isodi mimo tabi o ti ni isodi mimo ori pe o je alai lagbara ori pe nkan keke ke ni o ma daya fo ori wi pe o le gbadura pelu ase ori wipe ati di ileri olorun mu o je ohun ti o die ti fun o bi o ba fe agbara olorun ni igbesi aye re o ye ki o kepe olowa o n gbe olorun gbe okan mi tabi ori pe o ti ni igbala o ti ni isodi mimo o si ti ni agbara emi olorun ni igbesi aye re sugbon ati waasu ihinrere ni o soro fun ojojo bi o ba si n fe agbara ati waasu ihinrere o ye ki o kepe olowa o n gbe olorun gbe okan mi ti olorun alaye nigba wo le emi o wa ti emi o si yoju ni waju olorun wo Matthew ori karun ese kefa ki ori ewe pe bi a ba fe ni iwa mimo bi a ba fe ni isodi mimo o ye ki o n gbe yi ki o joba ki o wa ni okan wa Matthew ori karun ese kefa alabokun fun ni awon ti ebi n pa ati ti o n gbe n gbe si pa ododo nitori won o yo alabokun fun ni awon ti ebi n pa ati ti o n gbe n gbe awon ti won mo we pe won fe isodi mimo won fe ododo olorun lati wa ninu iwa won lati wa ninu okan won lati wa ninu igbesi aye won won fe aworan Jesu Christi lati wa ninu okan won won fe lati ni emi okan ati ohun gbogbo ti o wa gẹ́gẹ́ bí ìwà bí ọlọ́run nínú jésù kristi wọ́n ń fẹ́ nǹkan wọ̀nyí ní ìgbésí ayé wọn bí a bá ń fẹ́rù nǹkan bẹ́ẹ̀ ìsọdí mọ́ kìí ṣe ohun tí a ń bá pàdé lójú ọ̀nà ìsọdí mọ́ kìí ṣe ohun tí a ń bá pàdé ní ibùdó ọkọ̀ ìsọdí mọ́ kìí ṣe ohun tí a ń bá pàdé níbi ọjà ìsọdí mọ́ jẹ́ ohun tí a ń bá pàdé nílé ọlọ́run nígbà tí a bá ní òǹgbẹ nígbà tí ebi bá ń pa wá sípa òdodo tí òǹgbẹ ń gbẹ wá sípa òdodo nígbà yí ni a ó fi ìwà mímọ́ àti ọkàn funfun nígbà yí ni a ó fi kọ́ wa ní ẹsẹ̀ ìkẹjọ alábòkun fún lé àwọn tí àwọn onínú funfun nítorí wọn ó rí ọlọ́run bí a bá ń fi àwọn ìbùkún wọ̀nyí a ní láti ní òǹgbẹ nínú ọkàn wa a ní láti ru ara wa sókè láti lè di ìlérí ọlọ́run mú láti gbàdúrà títí a ó fi gbàdúrà àgbáyọrí nínú Johanu orí keje ẹsẹ ìkẹtàdínlógójì lọ́jọ́ ìkẹyìn tí í ṣe ọjọ́ àjọ ńlá Jésù dúró ó sì kígbe wípé bí òrùgbẹ́ bá ń gbẹ ẹnikẹ́ni kí ó tọ̀ mí wá kí ó sì mú iye anípẹ̀kun kìí ṣe fún àwọn onílọ́wọ́ọ́wọ́ iye anípẹ̀kun kìí ṣe fún àwọn kò gbóná kò tutù iye anípẹ̀kun kìí ṣe fún àwọn aláìlè gbàdúrà iye anípẹ̀kun kìí ṣe àwọn tí wọn kò lè bólúwa dúró láti gbàdúrà sí ọlọ́run títí a ó fi dáhùn àdúrà wọn ó ní bí òǹgbẹ bá ń gbẹ ẹnikẹ́ni òǹgbẹ ìgbàlà òǹgbẹ iye anípẹ̀kun òǹgbẹ wípé kí a dárí ẹ̀ṣẹ̀ rẹ jì ọ́ kí o lè ní àlàáfíà pẹ̀lú ọlọ́run òǹgbẹ wípé kí a kọ orúkọ rẹ
ni iwe ye lorun ongbe wepe ke a so di omo lorun ke emi olorun ki o ma ba o jeri wepe o ti di omo lorun bi orugbe ba ngbe enikeni ki o to mi wa ki o si mu tabi ongbe wa mimo ongbe so di mimo ongbe okan funfun ni ongbe o bi ongbe ba ngbe enikeni ki o to mi wa sugbon bi obe ba bi ongbe ba ngbe o ti o ko to olorun wa bi ongbe ba ngbe o ti o ba daniyan lokan re bi o ba nfe awon imose iliri olorun lokan re sugbon ti o ko to olorun wa ti o ko gbadura ti o ko so fun olorun wi pe ti ti olorun yo fifi nkan won yi fun o ko ni kuro ni waju olorun ki yo le sese fun lati le ni awon ibukun olorun won ni igbese aye re sugbon bi orugbe ba ngbe enikeni ki o to mi wa ki o si mu enikeni ti o ba gba mi gbo gege bi iwe mimo ti wi lati inu re ni odo mi iye yi o ti ma san jade wa sugbon o so yi ni ti emi ti awon ti o gba gbo nbo wa gba nitori a ko ti fi emi mimo fun ni nitori ti a ko ti se jesu logo sugbon nisisin yi ati se jesu logo o si so fun awe pe nisisin ti ati se jesu logo wepe bi orugbe ba ngbe enikeni o nfe igbala mi tabi o nfe iwosan tabi o nfe isodi mimo tabi o nfe agbara emi mimo tabi o nkan ti o je aini re o nfe ki a mu awon aini wonyi kuro o ti ani lati se ni pe ki a ru ara wa soke ki a ke pe olorun ki a je ki iliri olorun ki o di mimu se ni igbese aye wa ranti wepe ariwo si ti ani ninu Isaiah si awon omo Israeli ni wipe ko se eni ti nke pe oroko re ti o nru ara re soke lati di omo ni asale yi bi aba fe ni ibukun olorun o ye ki a le ru ara wa soke o ye ki a le ke pe olorun o ye ki a le so fun olorun wipe a nfe awon ibukun olorun iliri olorun ki kona bi aba ke pe olorun o daju pe yo gbo bi elese ba wa ti o nfe igbala a o gbala bi eni ti o ti ni igbala ba ti o nfe isodi mimo a o sodi mimo bi eni ti o ti ni isodi mimo ba wa siwaju olorun ti o nfe agbara emi mimo ni igbesi aye re agbara ti yi ni pada agbara ti yi ede ni pada agbara ti yi iro inu wa pada agbara ti yi ailera pada si ilera ati ara dida sasa bi a ba nfe agbara emi olorun o daju pe bi a ba le ru ara wa soke bi a ba ke pe oruko olowa wipe oju re yo mole si wa lara yo si fi awon ileri olorun ti o po yo fi won se yo mu won se ni igbese aye wa nitori be e je ki a dide ki a si so fun olorun wipe a nfe mu se ileri re a nfe agbara re ni igbese aye wa bi o ba je elese sibe ke pe oruko olowa so fun olorun wipe loni o nru ara re soke loni o n ji dide ko ninu orun ti o ti n sun o si n fe ki olorun ki o gba okan re la tabi iwo ti o ti ni igbala lati ojo pepe isodi mimo nko ru ara re soke ki o so fun olorun wipe o n fe isodi mimo tabi iwo ti o ti ni isodi mimo bawo ni agbara mimo ni igbesi aye re ru ara re soke ki o si jigiri ki o jiji ododo ki o so fun olorun wipe o n fe agbara emi mimo ni igbesi aye re ji gbe agbara re wo iwo sioni gbon iruku kuro le ara re dide ki iwo ki o ba le mu ileri olorun se ni igbese aye re bi o ba je ni lowowo ji dide bi o ba je ko gbona ko tutu ji dide bi o ba je ni ti o si wa ninu ese sibe ji dide ki o ronu pe wada bi o ba je ni ti ko ni itara tele tele eni ti se subu sere igbagbo ji dide ki o ke pe oruko olowa bi o ba je eni ti nfo ni ku fo laye tele tele ninu igbagbo ji dide ki o ke pe oruko oluwa so fun olorun wi pe o nfe ori ofe re ni igbese aye re o nfe anu re ni igbese aye re o nfe igbala olorun ni igbese aye re o nfe isodi mimo ni igbese aye re o nfe agbara emi olorun ni igbese aye re tabi iwosan o nfe iwosan ni igbese aye re tabi awon agbara okunkun ni o fi ara re se legbe so fun olorun wi pe o fe ki a tu o sile o fe ki a da o ni ide o fe ki a gba o sile ji dide ma se se ilowowo ma se je eni ko gbona ko tutu ke pe oruko olowa ke pe oruko olowa ke pe oruko olowa o daju pe yo gbo bo ba le ke pe ji gbe agbara re wo iwo sioni
be asogo re wo iwo Jerusalem nitori lati igba yi lo alai kola ati aimo alaimo ki o wo inu re mo kepe oroko lowa iwo nfe o ko si le ni nitori ale igbadura emi nfe o se ailera fun ara nitori ale igbadura o je alaini o je alaiwa bi olorun nitori ale igbadura o je eni ti esu njoba ni idile re nitori ale igbadura o je eni ti aisan ti o fi ile re se ti o fi ara re se bogbe nitori ale igbadura o je awon ti an segun re ati eni ti ko ni isegun nitori ale igbadura jidide jidide jidide ru ara re soke kepe oruko oluwa so fun oluwa wi pe o fe yi pada ni igbesi aye re mama fi igba gbogbo wo lai ni igbala mama fi igba gbogbo wo lai le igbadura mama fi igba gbogbo wo lai ni isodi mimo o fi igba gbogbo wo lai ni agbara mi olorun ni igbesi aye re jidide ki o kepe oruko oluwa jidide ki o kepe oruko oluwa jidide ki o kepe oruko oluwa ki o so fun olorun wi pe loni loni o fe igbala o fe igbala ronupo ada awon ese re ki o je wa awon ese re ki o kan won sile ki a ba le dariji o je wa awon ese re ki o kan won sile ki a ba le dariji o je wa ese re ki o kan won sile ki a ba le dariji o ki igbala ki o le wonu okan re bi o ba ti ni igbala ke pe olorun fun isori mimo bi o ba ti ni isori mimo ke pe olorun fun agbara ifikun ni agbara emi olorun bi o ba ti ni ifikun ni agbara emi olorun ke pe Olorun ki o ba le fi igboya jeri oruko re ninu oko ero ninu abule ninu ileto le ayika re tabi nibi kibi ti o ngbe ke pe oruko Oluwa ji ki oru ara re soke ji ki oru ara re soke so fun Olorun wi pe irewesi yo pora ni igbesi aye re aile igbadura yo kuro ni igbesi aye re ke pe oruko Oluwa ke pe oruko Oluwa ke pe oruko Oluwa eyi ki se akoko fun orun sisun ke pe oruko Oluwa eyi ki se akoko fun irewesi ke pe oruko Oluwa jidide ki o ke pe oruko re ru ara re soke ki ileri Olorun ki o ba le je ti re ki idande ki o ba le je ti re ki iwosan ki o ba le je ti re ki alaafia Olorun ki o ba le je ti re ki imuni duro okun atoke wa ki o le je ti re ki ore ofe Olorun ki o le je ti re jidide jidide ru ara re soke ki o ke pe oruko Oluwa so fun Olorun bi ileri re mu ke pe oruko Oluwa iwo nfe ṣùgbọ́n àti ní nǹkan wọ̀nyí a ní láti gbàdúrà ó ń fẹ́ ìgbàlà láti ní nǹkan wọ̀nyí a ní láti gbàdúrà ó ń fẹ́ ìsọdi mímọ́ ìsọdọ̀tun láti ní nǹkan wọ̀nyí a ní láti gbàdúrà ó ń fẹ́ agbára ẹ̀mí Ọlọ́run ní ìgbésí ayé rẹ láti ní nǹkan wọ̀nyí a ní láti gbàdúrà ó ń fẹ́ ìwòsàn àti ìdáǹdè ní ìgbésí ayé rẹ láti ní nǹkan wọ̀nyí a ní láti gbàdúrà jídìde kí o gbàdúrà jídìde kí o képe orúkọ Olúwa jidide ki oru ara re soke ki o so fun Olorun ti o je aini re nipa ti emi aini re nipa ti ara aini re nipa ti ebi jidide ki o so fun Olorun ki o di ileri Olorun mu ki o di ileri Olorun mu ki a ba le pa agbara ota ni igbesi aye re ki a ba le pa agbara ese ni igbesi aye re ki a ba le da o sile ki a da o ni ide ni igbesi aye re jidide ki o kepe oruko Oluwa jidide ki o kepe oruko Oluwa jidide ki oru ara re soke ki o di ileri Olorun mu ki o di ileri Olorun mu ki o re ofe igbala Olorun anu Olorun isodi mimo tooto ati agbara emi Olorun ki o ba le je ti re ru ara re soke ki o kepe oruko Oluwa.

0: DCLM Radio, your spiritual welfare is our concern.
1: Ẹ jẹ́ kí a gbàdúrà. Ọlọ́run aláàánú, a tún wá síwájú yín nísinsìnyí láti gbọ́ ọ̀rọ̀ yín. A bẹ̀bẹ̀ wí pé ìka ọwọ́ yín fún ara yín yóò kọ àwọn ọ̀rọ̀ wọ̀nyí sí wa lé ọkàn ní orúkọ Jésù. À ń bẹ̀yìn wí pé ẹ̀mí tí máa múni sùn tàbí tí máa múni tògbé lásìkò tí a ń ka ọ̀rọ̀ Ọlọ́run tí ẹ ń fi ìran ọ̀run han ni. À ń bẹ̀bẹ̀ wí pé irú ẹ̀mí bẹ́ẹ̀ ẹ lé wọn jáde lórúkọ Jésù. Ẹ jẹ́ kí ọ̀rọ̀ yìí bí a ti ń gbọ́, bí a ti ń gbà, bí a ti ń dúró lé lórí, bí a ti ń fẹ́ láti ṣe é, kí ó mú ìyípadà ọ̀tún wá sí ìgbésí ayé olúkúlùkù wa lórúkọ Jésù. A dúpẹ́ pé ẹ ti gbọ́, ẹ là wá lójú láti rí ohun ìjìnlẹ̀ nínú ọ̀rọ̀ yín. Ẹ fà wá súnmọ́ ọ̀dọ̀ ara yín ní orúkọ Jésù Kristì Olúwa wa. Ẹ jẹ́ kí a ṣí Bíbélì wá sí Matthew orí kẹtàlá, ẹsẹ̀ 38. Oko lé ayé, irúgbìn rere lé àwọn ọmọ ìjọba, èpò sí lé àwọn ẹni búburú ni. Irúgbìn rere lé àwọn ọmọ ìjọba. Lónìí, a ń fẹ́ sọ̀rọ̀ nípa ọmọ ìjọba ọlọ́run tàbí ìjọba ọ̀run ìkanná ni. Àwọn ẹlòmíràn bí a bá ń sọ nípa ọmọ ìjọba ọ̀run tàbí ọmọ ọlọ́run kì í yé wọn. Wọ́n máa ń rò wípé bí a bá jẹ́ ẹni tí a ti sàmì fún láti kékeré, bí a bá jẹ́ ẹni tí a ti sọ ní orúkọ Kristiẹni, orúkọ àwọn onígbàgbọ́, tàbí ẹni tí a ti máa ń mú lọ sí ilé ẹ̀kọ́ ọjọ́ ìsinmi láti kékeré, tàbí ọmọ tí a ti ka Bíbélì fún láti kékeré, tàbí bí a bá wá láti àwọn tí a máa ń pè ní agbolé ìgbàgbọ́, tó jẹ́ wípé lóòrọ̀ kùtùkùtù bàbá alago àsìkò gbo àjọ pé a ka Bíbélì, a máa ń rò pé nítorí bẹ́ẹ̀ a jẹ́ ọmọ Ọlọ́run. Ṣùgbọ́n Bíbélì jẹ́ kó yé wa ẹni tí ń ṣe ọmọ Ọlọ́run tàbí ẹni tí kì í ṣe ọmọ Ọlọ́run. Àwọn ẹlòmíràn wọ́n máa ń rò wípé ọmọlúàbí àti ọmọ Ọlọ́run wípé ìkan náà ni. Bí a bá rí ẹni tó ń rìn jẹ́jẹ́, ẹni tó ń sọ̀rọ̀ jẹ́jẹ́, ẹni tó lawọ́, ẹni tó máa ń ṣàánú àwọn alágbe, ẹni tí ó dàbí ẹni pé kì í nìkan jẹun, a máa pe àwọn ẹlòmíràn láti pín nínú àwọn ohun tí ó ní. A máa ń rò wípé irú àwọn bẹ́ẹ̀ wọ́n jẹ́ ọmọ Ọlọ́run, tàbí a máa ń rò wípé àwọn tí wọ́n ń lọ sí ilé ìsìn ó ṣeéṣe kó jẹ́ ilé ìsìn àwọn tí wọ́n ń ka Bíbélì, tàbí àwọn tí wọ́n ju Bíbélì sílẹ̀ tí wọ́n ń gbé nǹkan mìíràn lọ́wọ́ nínú ẹ̀sìn wọn, tàbí ẹni tí ń gbàdúrà, ẹni tí ń gbà àwẹ̀, tàbí ẹni tó tilẹ̀ jẹ́ wípé ó jẹ́ òṣìṣẹ́ ní àwọn ẹlẹ́yàmẹ̀yà ìjọ. A máa ń rò wípé irú àwọn ènìyàn bẹ́ẹ̀ wípé wọ́n ti di ọmọ Ọlọ́run. Ṣùgbọ́n Bíbélì ni amọ̀nà atọ́ka láti jẹ́ kí a mọ̀ wípé ẹni báyìí ni a ń pè ní ọmọ Ọlọ́run, tàbí ẹni báyìí ni kì í ṣe ọmọ Ọlọ́run. Ṣùgbọ́n níbi tí mo ti kà fún ọ, ó sọ fún wa wípé àwọn kan wà tí a pè ní irúgbìn rere, àwọn kan wà tí a ti sọ di rere nípa orí ọ̀fẹ́, tí a ti sọ di rere nípa ìwẹ̀nùmọ́ ẹ̀jẹ̀ Jésù Kristì, àwọn kan wà tí a ti yí wọn padà, tí wọ́n ti di rere, tí a ti mú nǹkan tí ó jẹ́ wípé ẹ̀dá àbínibí tí ó jẹ́ kí a hu ìwà tí kò dára, tí a ti mú kúrò. Àwọn wọ̀nyí lè a pè ní ọmọ ọ̀run, ọmọ ìjọba ọ̀run. Kí ẹ̀kọ́ yìí kí ó lè yé wa dáradára, mo pín in sí ọ̀nà mẹ́ta. Ọ̀nà kínní, ọmọ Ọlọ́run. Àwọn wo ni Bíbélì pè ní ọmọ Ọlọ́run? Ìkejì, ọmọ nínú agbolé ìgbàgbọ́. Ó yẹ kí a mọ̀ wípé Bíbélì fi yé wa wípé àwọn kan wà tí wọ́n jẹ ọmọ nínú agbolé ìgbàgbọ́. Ìkẹta, ìfarajìn. ati ifara eni rubo awon omo Olorun eni ti o ba je omo Olorun ni toto ki soro mo a ma nri ni igbese aye won a ma nri igboran won a ma nri ifara eni rubo won a ma nri ijoloto won ati ifarajin ti won ni ninu ijoba Olorun wo lati akori kini awon wo ni omo Olorun wo orin Dafidi orin Dafidi ori keta le ni ogorun ese ikejila ati ese iketala bi ila orun ti jina si iwo orun be li o mu ire koja wa jina kuro lodo wa bi baba ti se iyonu si awon omo be li oluwa n se iyonu si awon ti o beru re ese meji ti mo ka fun o yi o dabi awon ese ti o kuru popo sugbon won je awon ese ti o kun fun ijile itumo be ba nso nipa ore ofe olorun anu olorun idariji olorun be ba nso nipa ore ofe tin so wa di omo olorun lakoko o so fun wa wi pe ke a to le di omo olorun olorun ni se nkan kan nipa ese ati ire koja ti o wa ni igbese aye wa mo mo we pe bi o ba je eni tin ka bibeli o mo we pe ohun ti o ya wa ya olorun ni ese ti o wa ni igbese aye wa nitori olorun wa ni oke a wa ni isale ohun to wa laarin eni to wa loke ati eni to wa ni isale ohun ni ese ti o je idena tabi idabo laarin wa tabi ke a so wi pe enikan wa lori oke ikan wa ninu ogbun ohun ti o ya wa nipa ohun ni ese ti o wa ni igbese aye wa ki a lo gege bi apere ni ede miran ohun wa ninu imole awa wa ninu okunkun nitori be idabo wa laarin olorun ati eniyan gba ti a ba mu idabo yi kuro ti a ba mu awon ese won yi kuro igba na gan ni a mo wi pe a di omo olorun o wa so fun wa wo lekan si ni ese ikejila bi ila orun ti jina si iwo orun be ni o mu ire koja wa jina kuro lodo wa bi o ba foju inu wo ohun ti a pe ni ila orun o je ibi ti orun ti yo laaro bi o ba foju wo o ba foju inu wo iwo orun o je ni asale nigba ti orun ba wo bi o ba wo lati ila orun si iwo orun o ri wipe won jina sira won popo popo e je wipe bi a ba mu nkankan si iwo orun eni to wa ni ila orun ko le ri iru nkan be eni onisamu pe wa wipe nje o je mo wepo sese ki olorun sanu fun wa ki olorun ki o we ire koja wa nu ki olorun ki o mu aise dede wa ire koja wa awon ese wa ki o mu jina si wa gege bi ila orun ti jina si iwo orun bi o ba je be o je wi pe awon ese won yi won ko si ni odo wa mo awon elomiran ojojumo ni won fi n je wo ese e je wi pe ese yi wa ninu won ese yi wa ninu ago won ese yi wa ni igbese aye won sugbon a n so fun wa wi pe bi a ba ti ni idariji olorun ti mu awon ese won yi kuro o ti mu ojina rere o dabi iwo orun bi o se jina si ila orun be ni a mu awon ire koja awon ejina kuro lodo wa eyi ni o fi ri wi pe ninu ijo wa nihin a ki fi ojojo isimi ojo aiko bayi ki a fi ma jewo ese a ki fi gbogbo ipade oju ile ka fi ma jewo ese a ki fi gbogbo akoko adura ki a fi ma jewo ese ki lo de nitori pe ati mu awon ese won yi ati mu ojina si wa o wa so fun ani ese iketala o ni bi baba ti se iyonu si awon omo be li oluwa n se iyonu si awon ti o beru re gba ti o ba gbo oro olorun a mu iberu wo inu okan re iberu olorun iberu idajo olorun bi olorun ba ti n so fun o wi pe ese o ma mu ijiya wa wi pe ese ma mu idajo wa bi o ba je eni ti o fe sumo olorun o ri wipe bi olorun ti n so fun o ti o nfi awon ese re han o be ni iberu wonu okan re iberu lo ma mu olo gbadura iberu lo ma so mu o ke pe olorun wi pe olorun dariji mi olorun sanu fun mi olorun mu ese mi kuro olorun ma je ke awon ese won ki o je iparun mi oni bi o ba ti je eni to beru be eni to nwa riri ni waju olorun nitori awon ese re oni yo mu ese won yi kuro yo dariji o e dariji ni o so wa di omo olorun nitori be je ki o ye wi pe ki se gbogbo eni tin pe mi le oluwa oluwa ni o wo ijoba orun ki se gbogbo eni tin ki gbe pe oluwa oluwa ni a pe ni omo olorun kiki awon ti ati dari ese won ji kiki awon ti ati mu ire koja won kuro kiki awon ti o je wi pe ese otun ma joba ni igbese aye won mo awon ni a pe ni omo olorun bawo ni a se le segun ese bawo ni a se le bori ese iwe mimo je ki o ye wa galatia ori keta galatia ori keta lati ese ikejilelogun sugbon iwe mimo ti se gbogbo nkan ti se gbogbo nkan mo sabe ese ki a le fi ileri nipa igbagbo ninu Jesu Kristi fun awon ti o gbagbo ohun ti a so fun anihin o je ohun ti a ti so fun ninu Rome ori keta bakan na we pe gbogbo eniyan le o sa ti se ti won si ti kuna ogo olorun eni a fi so pe iwe mimo ti se gbogbo nkan mo sabe ese we pe iba se funfun iba se dudu iba se kuruntu iba se omowe iba se awon ti won wa ni oko ni abule tabi awon ti won wa ni ilu oni gbogbo eniyan patapata le ati fi si abe ese ti ese njoba ninu won ti ese njoba lori won oni sugbon a fi ileri pamo fun wa ninu igbagbo ninu Jesu Kristi we pe be a ba kepe Oluwa we pe a o gba wa la a o dariji wa a o mu iyipada otun wa si igbesi aye wa wese ikerindinlogbon nitori pe omo olorun ni gbogbo yin nipa bawo nipa igbagbo ninu Kristi Jesu oni bi a se ndi omo olorun ni we pe gbati a ko ese sile gbati a ko isu sile gbati a ko okunkun ati ise okunkun sile gbati a ko awon ire koja wa gbati a ko won sile gbati a so fun olorun we pe ki o sanu fun wa we pe ki o wo ese wa nu ti a si fi oju igbagbo wo oke Calvary bi a ko tile ri ni oju iyara sugbon ti a mo wi pe a mo wi pe Jesu Kristi ku fun wa gbati a ti ri Jesu Kristi pelu igbagbo ti a ri pe o da o ta eje re sile fun wa oni nipa be nipa igbagbo ninu Jesu Kristi a di omo olorun ninu Johanu ori kini Johanu ori kini lati ese ikewa oun si wa le aye nipase re li asif ti da aye aye ko si mo o to awon ti re wa awon ara ti re ko si gba sugbon iye awon ti o gba awon le o fi agbara fun lati di omo olorun ani awon na ti o gba oroko re gbo e je ki o ye wa wi pe gbati Jesu Kristi wa ki se fun awon Jew nikan soso ni Jesu wa fun won ni o wa le aye nipase re le a si ti da aye aye ko si mo o se se ki o ti ba awon elomiran pade awon ojiyan awon ti won ma n tako oro olorun awon ti o je wi pe ninu iwa ailoye aikeko oro olorun won ma n so wi pe Jesu ko wa fun awon eniyan dudu wi pe esin iborisa esin ibile esin abalaye wi pe eyi ni ni ti awa eniyan dudu wi pe awa ti a tun lo gba esin kristiani ti an ka bibeli wi pe ajeji esin ni fun eniyan dudu wi pe patapata ni gbogbo aye gbogbo eniyan dudu ni o ye ko ma borisa sugbon oye ti oye won ni wi pe nipa Jesu le ati da gbogbo aye ati Nigeria ati Africa ati alawo dudu ati alawo funfun wipe nipa re le ati da ko si ohun kan ti ada

0: Ìwé ìkíní ti Kúrónìkà, orí ìkẹsàn-án, a sì ka iye gbogbo Ísírẹ́lì ní ìdílé ìdílé wọn, sì kíyèsí, a kọ wọn sínú ìwé àwọn ọba Ísírẹ́lì, Júdà ni a sì kó lọ sí Babilóni nítorí ẹ̀ṣẹ̀ rẹ̀. Àwọn tí ó tètè kọ́gbé ilẹ̀ ìní wọn àti ìlú wọn lé àwọn ọmọ Ísírẹ́lì, àwọn àlùfáà àti àwọn ọmọ Léfì àti àwọn Nétínímù. Ní Jerúsálẹ́mù ni nínú àwọn ọmọ Júdà àti nínú àwọn ọmọ Bẹ́njámínì àti nínú àwọn ọmọ Éfraímù àti Manasse ń gbé. Utai ọmọ Amihudi, ọmọ Omri, ọmọ Imri, ọmọ Bani, nínú àwọn ọmọ Farisi, ọmọ Juda, àti nínú àwọn ará Shilo, Asaya, Akobi, àti àwọn ọmọ rẹ̀, àti nínú àwọn ọmọ Sera, Jegueli, àti àwọn arákùnrin wọn, 580, àti nínú àwọn ọmọ Benjamini, Salu, ọmọ Meshulamu, ọmọ Odafaya, ọmọ Senua, àti Ibneya, ọmọ Jerohamu, àti Ela, ọmọ Usi, ọmọ Mikri, àti Meshulamu, ọmọ Sefataya, ọmọ Regueli, ọmọ Ibnaya, àti àwọn arákùnrin wọn gẹ́gẹ́ bí ìdílé wọn, 1,644. Gbogbo àwọn ọkùnrin wọ̀nyí ni olórí nínú àwọn baba ní ilé baba wọn, àti nínú àwọn àlùfáà, Jedaya, àti Jehoyaribu, àti Jakini, àti Asaraya, ọmọ Ilkaya, ọmọ Meshulamu, ọmọ Sadoku, ọmọ Miraiotu, ọmọ Ahitubu, olórí ilé Ọlọ́run, àti Adaya, ọmọ Jeroamu, ọmọ Pashuri, ọmọ Makija, àti Maasai, ọmọ Adieli, ọmọ Jasera, ọmọ Meshulamu, ọmọ Meshilemiti, ọmọ Imeri, àti àwọn arákùnrin wọn, olórí ilé baba wọn, 1,130 àwọn alágbára akọni ọkùnrin fún iṣẹ́ ìsìn ilé Ọlọ́run, àti nínú àwọn ọmọ Léfì, Shemaiah, ọmọ Hashubu, ọmọ Asrikamu, ọmọ Ashabaya, nínú àwọn ọmọ Mirari, àti Bakbakari, Ereshi, àti Galali, àti Mataniah, ọmọ Mika, ọmọ Sikri, ọmọ Asafu, àti Obadiah, ọmọ Shemaiah, ọmọ Galali, ọmọ Jedutuni, àti Berekiah, ọmọ Asa, ọmọ Elkana, tí ń gbé ìletò àwọn ará Netofa. Àwọn adènà sì ni Ṣalumu, àti Akubu, àti Talmoni, àti Aimani, àti àwọn arákùnrin wọn, Ṣalumu lé olórí. Títí di ìsinsìnyí, àwọn tí ó dúró lé ojú ọ̀nà ọba ní àìlà ọrùn, adènà ni wọ́n ní ẹgbẹ́ àwọn ọmọ Léfì, àti Ṣalumu ọmọ Kórè, ọmọ Ebiasafu, ọmọ Kóra, àti àwọn arákùnrin rẹ̀ tí ilé baba rẹ̀. Àwọn ọmọ Kóra ní ń bẹ lórí iṣẹ́ ìsìn náà, olùtọ́jú ìloro àgọ́ náà, àwọn baba wọn tí ń bẹ lórí ibùdó Olúwa, tí wọ́n máa ṣọ́ àtìwọlé náà, àti Finiasi ọmọ Eliasari ni olórí lórí wọn ní ìgbà àtijọ́. Olúwa sì wà pẹ̀lú rẹ̀. Sekaraya ọmọ Meshilemaya ni adènà ilẹ̀kùn àgọ́ àjọ ènìyàn. Gbogbo wọ̀nyí tí a ti yàn láti ṣe adènà lójú ìloro jẹ́ 212. A ka àwọn wọ̀nyí nípa ìdílé wọn ní ìletò wọn. Àwọn ẹni tí Dáfídì àti Samueli aríranti yàn nítorí òtítọ́ wọn. Bẹ́ẹ̀ ni àwọn wọ̀nyí àti àwọn ọmọ wọn ń ṣe àbójútó ìloro ilé Olúwa. Èyí ni ilé àgọ́ náà fún ìṣọ́. Ní igun mẹ́rẹ̀ẹ̀rin ni àwọn adènà ń bẹ ní àìlà ọrùn, ìwọ̀ ọrùn, àríwá àti gúúsù, àti àwọn arákùnrin wọn ń gbé ìletò wọn láti máa wà pẹ̀lú wọn ní ìjọ ìkeje láti ìgbà dé ìgbà. Nítorí tí àwọn ọmọ Léfì wọ̀nyí jẹ́ àwọn olórí adènà mẹ́rin, wọ́n sì wà nínú iṣẹ́ náà, wọ́n sì wà lórí ìyàrá àti ibi ìṣúra ilé Ọlọ́run, wọ́n a sì máa sùn yí ilé Ọlọ́run ká nítorí tiwọn ni ìtọ́jú náà àti ṣíṣí rẹ̀ ní òrò òwúrọ̀ jẹ́ tiwọn. Àti àwọn kan nínú wọn ní tọ́jú ohun èlò ìsìn láti máa kó wọn sínú ilé àti sí òde ní iye. Nínú wọn lè yàn láti máa bójútó ohun èlò àti gbogbo ohun èlò ibi mímọ́ àti ìyẹ̀fun kíkúná àti ọtí wáìnì àti òróró àti òjíá àti tùràrí àti òmíràn nínú àwọn ọmọ àwọn àlùfáà sì fi tùràrí ṣe òróró àti Matitaya, ọ̀kan nínú àwọn ọmọ Léfì tí ṣe àkọ́bí Ṣalumu ọmọ Kóra, ni ó ń ṣe alábòjútó iṣẹ́ ohun tí a ń dín, àti nínú àwọn arákùnrin wọn, nínú àwọn ọmọ Kóhati ni ó ń ṣe ìtọ́jú àkàrà ìfihàn láti máa pèsè rẹ̀ ní ọjọ́jọ́ ìsinmi. Wọ̀nyí sì lé àwọn akọrin, olórí àwọn baba àwọn ọmọ Léfì, wọn kò ní iṣẹ́ nínú ìyàrá wọn ni, nítorí tí wọ́n wà lẹ́nu iṣẹ́ wọn lọ́sàn-án àti lóru. Àwọn wọ̀nyí ni olórí baba àwọn ọmọ Léfì ní ìran wọn, olórí ni wọ́n. Àwọn wọ̀nyí ní ń gbé Jerúsálẹ́mù, àti ní Gibeoni ni baba Gibeoni ń gbé. Yegieli, orúkọ ayẹni tí jẹ́ Maaka, àkọ́bí ọmọ rẹ̀ sì ni Abdoni, àti Suri, àti Kishi, àti Baali, àti Neri, àti Nadabu, àti Gedori, àti Ahio, àti Sekaraya àti Mikloti. Mikloti sì bí Ṣimiamu. Àwọn wọ̀nyí sì ń bá àwọn arákùnrin wọn gbé ní Jerusalemu kọjú sí àwọn arákùnrin wọn. Léri sì bí Kiṣi. Kiṣi sì bí Sọ́ọ̀lù. Sọ́ọ̀lù sì bí Jonatani àti Makiṣua àti Abinadabu àti Eṣbaali. Àti ọmọ Jonatani ni Meribbaali. Meribbaali sì bí Mika. Àti àwọn ọmọ Mika ni Pitoni àti Meleki àti Taria àti Ahasi. Ahasi sì bí Jara. Jara sì bí Alemeti àti Asmafeti àti Simri. Simri sì bí Musa. Musa sì bí Binia àti Refaya ọmọ rẹ̀. Eliasa ọmọ rẹ̀. Aseli ọmọ rẹ̀. Aseli sì bí ọmọ mẹ́fà. Orúkọ wọn ni wọ̀nyí: Asrikamu, Bokeru àti Ishmaeli àti Shearaya àti Obadiah àti Anani. Wọ̀nyí ni àwọn ọmọ Aseli.
1: This CLM Radio, your spiritual welfare is our concern.
0: Ìwé ìkíní ti Chronicle, orí ìkẹwàá. Àwọn ará Filistia sì bá Ísírẹ́lì jagun. Àwọn ọkùnrin Ísírẹ́lì sì sá níwájú àwọn ará Filistia. Wọ́n fi ara pa, wọ́n sì ṣubú ní òkè Gibeah. Àwọn ará Filistia sì lépa Sọ́ọ̀lù kíkan àti àwọn ọmọ rẹ̀. Àwọn ará Filistia sì pa Jonatani àti Abinadabu àti Mekiṣua àwọn ọmọ Sọ́ọ̀lù. Ogun náà sì le fún Sọ́ọ̀lù. Àwọn tafàtafà sì bá a. Òun sì dàmú nítorí àwọn tafàtafà. Nígbà náà ni Sọ́ọ̀lù wí fún ẹni tí ó ru ìhámúra rẹ̀ pé, "Fàìdà rẹ yọ kí o sì fi gún mi, kí àwọn aláìkọlà wọ̀nyí kí o má bàa wá fi mí ṣẹ̀sín." Ṣùgbọ́n ẹni tí ó ru ìhámúra rẹ̀ kọ̀ nítorí ẹ̀rú bá a gidigidi. Bẹ́ẹ̀ ni Sọ́ọ̀lù sì mú idà, ó sì ṣubú lé. Nígbà tí ẹni tí ó ru ìhámúra rẹ̀ sì rí pé Sọ́ọ̀lù kú, òun náà pẹ̀lú sì ṣubú lé idà rẹ̀, ó sì kú. Bẹ́ẹ̀ ni Sọ́ọ̀lù kú àti àwọn ọmọ rẹ̀ mẹ́tẹ̀ẹ̀ta. Gbogbo ilé rẹ̀ sì kú ṣọ̀kan. Nígbà tí gbogbo àwọn ọkùnrin Ísírẹ́lì tí ó wà ní pẹ̀tẹ́lẹ̀ rí pé wọ́n sá, àti pé Sọ́ọ̀lù àti àwọn ọmọ rẹ̀ kú, wọ́n fi ìlú wọn sílẹ̀, wọ́n sì sá. Àwọn ará Filistia sì wá, wọ́n sì jókòó nínú wọn. Ó sì ṣe ní ijọ́ keje, nígbà tí àwọn ará Filistia dé láti wá bọ́ àwọn òkú ní aṣọ, wọ́n sì rí Sọ́ọ̀lù pẹ̀lú àti àwọn ọmọ rẹ̀ pé wọ́n ṣubú ní òkè Gilboa. Wọ́n sì bọ́ ilé aṣọ, wọ́n sì gbé orí rẹ̀ àti ìhámọ́ra rẹ̀. Wọ́n sì ránṣẹ́ sí àwọn ará Filistia yíká láti mú ìyìn lọ èrò fún àwọn èrè wọn àti fún àwọn ènìyàn. Wọ́n sì fi ìhámúra rẹ̀ sínú ilé òrìṣà wọn. Wọ́n sì kan agbárí rẹ̀ mọ́ ilé Dagoni. Nígbà tí gbogbo Jabesh Gilead gbọ́ gbogbo èyí tí àwọn ará Filistia ti ṣe sí Sọ́ọ̀lù, wọ́n dìde gbogbo àwọn ọkùnrin ogun. Wọ́n sì gbé òkú Sọ́ọ̀lù lọ àti òkú àwọn ọmọ rẹ̀. Wọ́n sì wá sí Jabeshi. Wọ́n sì sin egungun wọn lábẹ́ igi Oaku ní Jabeshi. Wọ́n sì gbàwẹ̀ ní ijọ́ méje. Bẹ́ẹ̀ ni Sọ́ọ̀lù kú nínú ẹ̀ṣẹ̀ rẹ̀ tí ó dá sí Olúwa. Nítorí ọ̀rọ̀ Olúwa tí òun kò kíyè sí, àti pẹ̀lú nítorí ó lọ béèrè ọ̀ràn lọ́wọ́ àbókù sọ̀rọ̀ láti ṣe ìbéèrè. Kò sì béèrè lọ́wọ́ Olúwa, nítorí náà ni ó ṣe pa á, ó sì yí ìjọba náà padà sọ́dọ̀ Dáfídì ọmọ Jésè. Ìwé ìkíní ti Chronicle, orí ìkọkànlá. Nígbà náà ni gbogbo Ísírẹ́lì kó ara wọn jọ sí ọ̀dọ̀ Dáfídì ní Hebroni wípé, "Kíyèsí, egungun rẹ àti ẹran ara rẹ lè àwa ṣe, àti pẹ̀lú ilé àtijọ́, àní nígbà tí Sọ́ọ̀lù jẹ́ ọba, ìwọ ni ó mú Ísírẹ́lì jáde tí o sì ń mú wá ilé. Olúwa Ọlọ́run rẹ sì wí fún ọ pé kí ìwọ kí o bọ́ Ísírẹ́lì ènìyàn mi, kí ìwọ kí o sì ṣe ọmọ aládé lórí Ísírẹ́lì ènìyàn mi." Nítorí náà ni gbogbo àwọn àgbààgbà Ísírẹ́lì ṣe tọ ọba wá ní Hebroni. Dáfídì sì bá wọn dá májẹ̀mú ní Hebroni níwájú Olúwa. Wọ́n sì fi òróró yan Dáfídì lé ọba lórí Ísírẹ́lì, gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Olúwa nípa ọwọ́ Samueli. Àti Dáfídì àti gbogbo Ísírẹ́lì jáde lọ sí Jerusalemu, tí ṣe Jebuṣi. Àwọn Jebuṣi ara ilẹ̀ náà ń gbé ibẹ̀. Àwọn ará ìlú Jebuṣi sì wí fún Dáfídì pé, "Ìwọ kò gbọdọ̀ wọ ìhín yìí wá." Ṣùgbọ́n Dáfídì kó ìlú odi Sioni, tí ṣe ìlú Dáfídì. Dáfídì sì wí pé, "Ẹnikẹ́ni tí ó bá tètè kọ́kọ́ lu àwọn ará Jebuṣi ni yóò ṣe olórí àti balógun." Bẹ́ẹ̀ ni Joabu ọmọ Seruiah sì tètè kọ́ gòkè lọ, ó sì jẹ́ olórí. Dáfídì sì ń gbé inú ìlú odi, nítorí náà ni wọ́n fi ń pè ní ìlú Dáfídì. Ó sì kọ́ ìlú náà yí káàkiri, àní láti Milo yí káàkiri. Joabu sì tún ìyókù ìlú náà ṣe. Bẹ́ẹ̀ ni Dáfídì ń ga, ó sì ń pọ̀ sí, nítorí tí Olúwa àwọn ọmọ ogun wà pẹ̀lú rẹ̀. Wọ̀nyí sì ni olórí àwọn ọkùnrin akọni tí Dáfídì ní, àwọn tí ó fi ara wọn mọ́ gírígírí ní ìjọba rẹ̀, pẹ̀lú gbogbo Ísírẹ́lì láti fi ìjọba gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Olúwa fún Ísírẹ́lì. Èyí ni iye àwọn ọkùnrin akọni tí Dáfídì ní: Daṣobeamu ọmọ Akmoni, olori ninu awon ogbon balogun oni o gbe oko re soke si odunre eniyan ti o pa lerin kan leyin re ni Eliaseri omo dodo ara Ahoyi eni ti se okan ninu awon akoni meta oun wa pelu Dafidi ni Pasdamimu nigbati awon ara Filistia ko ara won jo lati jagun nibi ti ile biri kan wa ti o kun fun oka bali awon eniyan si sa lo kuro niwaju awon ara Filistia won si duro je le arin ile biri na won si gba won si pa awon ara Filistia Oluwa si fi igbala nla gba won awon meta ninu awon ogbon balogun si sokale to Dafidi lo sibi apata na ninu iho Adulamu ogun ara Filistini si do le afonifoji Refaimu Dafidi si nbe ninu ilu ode nigba na egbe ogun awon ara Filistia si nbe ni Bethlehemu le akoko na Dafidi si pongbe o si wipe emi ba ri eni fun mi mu ninu omi kanga Bethlehemu ti nbe leti enu bode awon meta na si la inu ogun awon ara Filistia koja won si fa omi jade lati inu kanga Bethlehemu lati enu bode won gbe won si mu to Dafidi wa Dafidi ko si fe mu sugbon o tu sile fun Oluwa o si wi pe ki Olorun mi ma je ki emi ki o se yi ki emi ki wa mu eje awon okunrin won yi ki won fi emi won wewu nipa emi won ni won fi mu wa nitori na ni ohun ko se fe mu nkan won yi ni awon akoni meta won yi se ati Abishai arakunrin Joabu o ni olori ninu awon meta nitori ti o gbe oko re soke si odunrun o pa won o si ni oruko ninu awon meta o ni olaju awon meta egbe keji lo o si je olori won sugbon ko to awon meta isaaju Benaya omo Jehoada omo akoni okunrin kan ti Kapseeli eni ti o po ni ise agbara o pa awon omo Arieli meji ti Moabu o so kale o si pa kiniun kan ninu iho lakoko snow o si pa ara Egipti kan okunrin ti o si sigbonle igbonwo marun ni gigun re ati li owo ara Egipti na ni okokan wa bi idubu igi awonso o si sokale to lo pelu opa a si ja oko li owo ara Egipti na o si fi oko re pa nkan won yi ni Benaya omo Jehoada se o si ni oruko ninu awon akoni meta kiyesi o ni olaju awon ogbon lo sugbon ko to awon meta isaaju Dafidi si fi se olori awon igbimo ile re awon akoni okunrin omo ogun re ni Asaheli arakunrin Joabu Elhanani omo dodo ara Bethlehemu Samotu ara Harori Elesi ara Peloni Ira omo Ikeshi ara Tekoa Abieseri ara Anatoti Sibekai ara Usa Ilai ara Ahoi Maharai ara Netofa Heledi omo Bana ara Netofa Itai omo Ribai ti Gibea ti awon omo Benjamini Benaya ara Piratoni Urai ti Odo Gashi Abieli ara Abati Asmafeti ara Baharumi Eliaba ara Shalboni awon omo Ashemu ara Gisoni Jonathani omo Sage ara Harari Ahamu omo Sakari ara Harari Elifali omo Uri Eferi ara Mikirati Ahija ara Peloni Esro ara Kameli Nari omo Eshbai Jueli ara kunrin Natani Mibhari omo Ageri Saleki ara Amoni Naharai ara Beroti eni tin ru Ihamora Joabu omo Siraya Ira ara Itri Garobu ara Itri Uria ara Heti Sabadi omo Ahalai Adina omo Shisha ara Rubeni olori awon ara Rubeni ati ogun eniyan pelu re Anani omo Maaka ati Jehoshafati ara Mitini Usia ara Aslerati Shama ati Jegieli awon omo Hutani ara Arueri Jediaeli omo Simri ati Joha arakunrin re ara Tisi Elieli ara Mahafi ati Jeribai ati Joshafia awon omo Elnaamu ati Tima ara Moabu Elieli ati Obedi ati Jasieli ara Misoba
1: This CLM Radio, the spiritual warfare is our concern.
0: Iwe kini ti Chronicle, ori ikejila, won yi si li awon ti o to Dafidi wa si Siglagi, nigba ti o fi ara re pamo, nitori Saulu omo Kishi. Awon won yi si wa ninu awon akoni ti nse oluranlowo ogun na, won le tafa, won si le fi owo otun ati owo osi so okuta, ati fi orun tafa. ani ninu awon arakunrin Saulu ti Benjamini Ayeseri ni olori ati Joashi awon omo Shema ara Gibea ati Jesieli ati Peleti awon omo Asmafeti ati Beraka ati Jehu ara Anatoti ati Ismaya ara Gibeoni akoni ninu awon ogbon ati lori ogbon eniyan ati Jeremiah ati Jaasieli ati Johanani ati Josabadi ara Gedera Elusai ati Jeremoti ati Bealaya ati Shemaraya ati Shefataya ara Harofi Elkana ati Jesaya ati Asarelti ati Jueseri ati Jashubiamu awon ara Kora ati Juela ati Sebadaya awon omo Jerohamu ati Gedori ati ninu awon ara Gadi awon okunrin akoni kan ya ara won sodo Dafidi ninu iho ni eju awon okunrin ogun ti o ye fun ija ti o le di asa ohun oko mu oju awon eni ti o dabi oju okini hun won si yara bi agbonrin lori awon oke nla Eseri ekini Obadaya ekeje Eliobu eketa Mishmana ekerin Jeremiah ekarun Atai ekefa Elieli ekeje Johanani ekejo Elsabadi ekesan Jeremiah ekewa Makbanai ekokanla awon yi ni awon omo Gadi awon olori ogun eni ti o kere ju to fun 100 eniyan ati eni ti o po ju to fun 1000 won yi ni awon ti o goke odo Jordani ni osu ikini nigba ti o kun gbogbo bebe re won si le gbogbo awon ti o wa ni afonifoji ninu ila orun ati ni haiwo orun ninu awon omo Benjamini ati Juda si to Dafidi wa lori oke Dafidi si jade lo ipade won o si down o si wi fun won pe bi o ba se pe eyin to mi wa ni alaafia lati ran mi lowo okan mi yo sokan pelu yin sugbon bi o ba se pe eyin wa lati fi mi han fun awon ota mi nigba ti ebi ko si lowo mi ki olorun awon baba wa ki o wo ki o si se idajo nigba na ni emi bale amasai ti se olori awon ogbon na wi pe tireli awa Dafidi tireli asin se iwo mo Jese alaafia alaafia ni fun o alaafia si ni fun awon oluran lowo re nitori olorun re niran lowo Dafidi si gba won o si fi won je olori egbe ogun ninu eya Manase si ya si odo Dafidi nigba ti o ba awon ara Filistia wa lati ba Saul jagun sugbon won ko ran won lowo nitori awon olori awon ara Filistia nigba ti won gbero ran lo wipe ti ohun ti ori wa ni won o fi pada lo si odo Saul oluwa re bi ohun ti lo si Siglagi ninu awon eya Manase ya si odo re Adna ati Josabadi Jediaeli ati Mikaeli ati Josabadi ati Elihu ati Sitai awon olori egbe gberun ti se ti Manase won si ran Dafidi lowo si egbe ogun na nitori gbogbo won ni akoni eniyan won si je olori ninu awon omo ogun nitori ni akoko na ni ojojumo ni won to Dafidi wa lati ran lowo titi o fi di ogun nla gege bi ogun Olorun eyi ni iye awon eniyan na ti o hamara tan fun ogun ti won si to Dafidi wa si Hebroni lati pa ijoba Saulu da si odo re gege bi oro Oluwa awon omo Juda ti n gbe asa ati oko je 1000 eniyan o le 1000 ti o hamara tan fun ogun ninu awon omo Simeoni akoni eniyan fun ogun 1000 o le 100 ninu awon omo Lefi 1000 o le 1600 Jehoada olori fun Aaroni 1000 eniyan o le 1500 si wa pelu re ati Sadoku akoni odomokunrin ati ninu ile baba re olori 22 ati ninu awon omo Benjamini awon arakunrin Saulu 1000 nitori titi di isisiyi opolopo ninu won le o tin toju iso ile Saulu ati ninu awon omo Ephraim 1000 o le 1000 akoni okunrin eniyan oloruko ni won ni ile baba won ati abo eya Manase 1000 ti ayan nipa oruko lati lo fi Dafidi je oba ati ninu awon omo Isakari ti o ni oye akoko lati mo ohun ti Israeli ba ma se olori won je 100 ati gbogbo awon arakunrin won be ni ikawo won ninu ti Sebuluni iru awon ti o jade lo si ogun ti o mo ogun iwe pelu gbogbo ohun elo ogun 1025 ti won ki fi iye meji tegun ati ninu ti Naftali 1000 olori ogun ati pelu won ti awon ti asa ati oko 2018 o le 1000 ati ninu awon omo Dani ti o mo ogun iwe 2013 o le 600 ati ninu ti Asheri iru awon ti n jade lo si ogun ti o mo ogun iwe 1000 ati ni apakeji odo Jordani ninu ti awon omo Rubeni ati awon omo Gadi ati abo eya Manase pelu gbogbo oniruru ohun elo ogun fun ogun oko oke mefa gbogbo awon okunrin ogun yi ti won mo bi aiti te ogun won fi okan pipe wa si Hebroni lati fi Dafidi joba lori Israeli gbogbo awon iyoku ninu Israeli si je oninu kan pelu lati fi Dafidi joba nibe ni won si wa pelu Dafidi ni ijo meta won je won si mu nitori ti awon ara won ti pese fun won pelu pelu awon ti o sumo won ani titi de odo Isakari ati Sebuluni ati Naftali mu akara wa lori ketekete ati lori ibakasie ati lori ibaka ati lori malu ani onje ti yefun eso opoto ati eso ajara gbigbe ati oti wine ati ororo ati malu ati agutan yo opolopo nitori ti ayo wa ni Israeli.

Ẹ jẹ́ kí a gbàdúrà. Ọlọ́run aláàánú, a dúpẹ́ lọ́wọ́ yín wípé a tún wá síwájú yín nísinsìnyí láti gbọ́ gẹ́gẹ́ bí ọmọ ti máa gbọ́rọ̀ lẹ́nu bàbá. Ẹ bá wa sọ̀rọ̀, ẹ ṣe wa lójú, ẹ fún wa lókun láti jẹ́ kí a lè rìn ní ọ̀nà tí ó lọ sí ìjọba ọ̀run tààrà. A dúpẹ́ wípé ẹ ti gbọ́ lórúkọ Jésù Kristì Olúwa wa. Ẹ jẹ́ kí a wo ìwé ìhìnrere ti Lúkù orí 13 láti ẹsẹ 14. Lúkù orí 13 láti ẹsẹ 14. Ẹnìkan sì bí i pé, Olúwa, díẹ̀ ha li àwọn tí a ó gbàlà? Olúwa, díẹ̀ ha li àwọn tí a ó gbàlà? Lónìí, mo fẹ́ bá ọ sọ̀rọ̀ lórí ìbéèrè tí ó da ọkàn láàmú. Ìbéèrè tí ó da ọkàn láàmú. A rí ìbéèrè tí ẹni yìí béèrè níhìn-ín. Ó ń béèrè lọ́wọ́ Olúwa. Ó ní, Olúwa, díẹ̀ ha li àwọn tí a ó gbàlà? Àwọn ìbéèrè mìíràn wà tí ó jẹ́ wípé lọ́wọ́ Olúwa nìkan ṣoṣo lè a ti lè béèrè. Ó máa ń jẹ́ ohun tí ń ṣini lọ́nà. Nígbà tí a bá béèrè ìbéèrè mìíràn, ìbéèrè ti ẹ̀mí, ìbéèrè tó jẹ́ wípé kò sí ẹ̀dá kan tí ó lè fúnni ní ìdáhùn. Bí a bá béèrè irú ìbéèrè bẹ́ẹ̀ lọ́wọ́ ènìyàn ẹlẹ́ran ara bíi tiwa, ó jẹ́ wípé a fẹ́ ṣe ara wa lọ́nà. Níhìn yìí, jẹ́ kí a wò ó dáradára. Bí oníbéèrè yìí bá béèrè lọ́wọ́ Pétérù, tàbí lọ́wọ́ Jòhánù, tàbí lọ́wọ́ àwọn Farisí, tàbí lọ́wọ́ àwọn olórí àlùfáà tí wọ́n wà ní sínágọ́gù tàbí tẹ́ḿpìlì, tí ó bi wọ́n pé olórí àlùfáà sọ fún mi, díẹ̀ ha li àwọn tí a ó gbàlà? Tàbí tí ó wípé ọmọ Léfì sọ fún mi, díẹ̀ ha li àwọn tí a ó gbàlà? Tàbí tí ó wípé Pétérù tàbí Jòhánù, ṣé o lè sọ fún mi, díẹ̀ ha li àwọn tí a ó gbàlà? Bí wọ́n bá béèrè lọ́wọ́ irú àwọn ènìyàn bẹ́ẹ̀, ó ṣeéṣe kí àwọn ènìyàn ẹlẹ́ran ara, kí wọn kí ó má lè fún wọn ní ìdáhùn tí ó pé ojú òṣùwọ̀n. Ṣùgbọ́n ẹni yìí, ó ní ọgbọ́n. Ó mọ̀ wípé ìbéèrè nípa ìgbàlà, ìbéèrè nípa ìjọba Ọlọ́run, ìbéèrè nípa ọ̀run rere, ọwọ́ Ọlọ́run, ọwọ́ ọmọ Ọlọ́run ni a ti lè béèrè. Èyí ni ó fi sọ wípé, Olúwa, jẹ́ kí n mọ̀, díẹ̀ ha li àwọn tí a ó gbàlà? Àwọn mìíràn nínú wa, a máa ń hùwà bí aláìlọ́gbọ́n. Àwọn mìíràn tún máa ń lọ sí ọ̀dọ̀ àwọn wòlíì èké, ènìyàn ẹlẹ́ran ara. Wọ́n a máa béèrè nípa ìgbàlà, wọ́n a máa béèrè nípa ọ̀run rere, wọ́n a máa béèrè nípa àwọn ohun àmúyẹ tí a lè ní kí a ba lè dé ọ̀run. Tàbí àwọn ẹlòmíràn a máa lọ béèrè lọ́wọ́ àwọn akóniṣìnà, àwọn ẹlẹ́kọ̀ọ́ kẹ́kọ̀ọ́, àwọn tí ó jẹ́ pé àkà sórí Bíbélì ni wọ́n kà, wọn ò ní ẹ̀mí Ọlọ́run. Ẹni tí ò gba iṣẹ́ ìgbàlà orí igi àgbélébò tí ò gbàgbọ́, ẹni tí ò gba ìsọdi mímọ́ tí ò gbàgbọ́, ẹni tí ò gbàgbọ́ nípa ìfikúnni ẹ̀mí Ọlọ́run, báwo ni o ṣe lè lọ sí ọ̀dọ̀ irú ẹni bẹ́ẹ̀ kí o máa béèrè nípa ọ̀nà ìgbàlà? Tàbí ó ṣeéṣe a rí àwọn ẹlòmíràn, wọn a lọ máa béèrè ohun tí ó ṣe pàtàkì, ohun tí ó ṣe iyebíye báyìí, wọn a lọ máa béèrè lọ́wọ́ ẹni tí kò mọ Bíbélì. Àwọn ẹlòmíràn, wọn a gbé Bíbélì sílẹ̀, wọn a tún gbé ìwé mìíràn sílẹ̀, ìwé ẹ̀sìn mìíràn tí kò bá Bíbélì mu, wọn a gbé sílẹ̀. Ìwà sì lọ síwájú ẹni bẹ́ẹ̀, wọn a máa sọ wípé, làmí lóye. Ṣé díẹ̀ ni àwọn tí a ó gbàlà? Ó dàbí ẹni wípé ìwọ pàápàá ó ń ra ìwé ìrìnà lọ sí ọ̀run àpáàdì. Nígbà tí o bá ń béèrè irú ìbéèrè bẹ́ẹ̀ lọ́wọ́ ẹni tí kò nígbàlà, ṣùgbọ́n níhìn-ín ni ẹni yìí ń béèrè wípé, Olúwa, ìwọ nìkan ṣoṣo ni a lè béèrè lọ́wọ́ rẹ̀.
iwo ni o mo awon oruko ti o wa ninu iwe yi iwo ni o mo okan eda kokan iwo ni o mo ibi ti a tin bo ibi ti a wa nisisin yi ati ibi ti a nlo iwo ni o mo ibi ti irin ajo olukuluku eyan ninu aye yi ibi ti o pari si nitori be so fun wa die hali awon ti a o gbala ye ke a wo ibere yi mo so wi pe o je ibere ti o le da okan eni laamu nitori wi pe ninu aimokan ati ainisoro wa a ma ngbagbe ohun ti o se pataki to bayi a ma ngbagbe igbala wa a ma ngbagbe bi a se le bo lowo idajo ati ibinu olorun irunu olorun lowo ijiya ayeraye ohun aye yi o ma di wa loju si nkan ti orun ohun aye yi o ma di wa leti si orin ogo latorun wa ohun aye yi o ma je ki adabi eni ti ko logbon eni ti ko niye ninu eni ti o dabi eni wi pe se gafa fun mi lati do lati lo ede yi eni to dabi eni wi pe an se were lati ma sa se bala se bolo ka kiri lati lepa awon nkan ti o wa ninu aye o dabi wi pe opolopo ni won sa ka kiri ni won tele awon ohun aye ohun ti a ni sugbon ti a n fi ile ohun ti ko se pataki ohun ti a mo wi pe lojo kan a o fi won sile awon nkan wonyi ni o ma n gba ijoba olorun lowo opolopo eniyan eyi ni o ye ki a fi bere wi pe oluwa die hali awon ti a o gbala awon ibere miran wa ti o je wi pe ani lati bere ani lati mo lati odo oluwa o ye ki a fi akoko sile ki a ronu nipa idahun si awon ibere be nitori opolopo ni o n chalankato to n sogo ninu wi pe awon je elesin ti o si je wi pe bi won ti je elesin to ona igbala ko ye won bi abawo awon ti won ni oruko ninu ijo bi abawo opolopo ti won ti fi oruko sile ninu iwe wi pe awon je to luwa awon je ti jesu bi abawo opolopo ti o je wi pe bi abanka awon tin gba awe bi abanka awon tin gbadura bi abanka awon to ni bibeli ninu ile yala labe irori ni tabi lori tabili bi abaka oye awon ti o je wi pe won ni bibeli ti won le ka die die ninu re won po yanturu opolopo eniyan ni won fi bibeli se irori sugbon won ko ni igbala won ko mo ona igbala bi abaka opolopo awon ti won gbe omi lo si awon ilesin kokan ti won fe omi adura bi abaka opolopo ti o dabi eni wi pe bi wahala die ba ti de won ma ka samu won po yanturu bi a ba ro wi pe gbogbo eni tin kan saamu lo nlo si joba orun bi a ba ro wi pe gbogbo eni tin momi adura lo nlo si joba orun bi a ba ro wi pe gbogbo eni tin ka bibeli lo nlo si joba orun bi a ba ro wi pe gbogbo eni tin se ise isin lo nlo si joba orun bi a ba ro wi pe gbogbo eni tin pe oluwa oluwa ni yo de joba orun o je wi pe awa paapa a ko ti mo ona igbala melo ni opolopo awon eniyan ti won gbagbo wi pe olorun wa sugbon won ko ni imo nipa olorun otito yi melo ni o wa ti o je wi pe won pe oluwa gege bi oluwa won gege bi olugbala won sugbon die perete ni awon eniyan ti o je wi pe won ti fi igbesi aye won ati ohun gbogbo ni igbesi aye won sabe akoso oluwa ati olugbala melo ni awon ti o wa sinu ile isin ki se nu ile isin ni

àdúrà lẹ́nu ẹlòmíràn, àárò wípé òní gbákejì àwọn áńgẹ́lì. Ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ ọ̀nà ìgbàlà wọn kò mọ́. Èyí ni ó yẹ kí àwa pàápàá kí a wá sí ìjọ tí ó ní ìrònú. Èyí ni ó fi yẹ fún àwa pàápàá kí a dúró, kí a ní sùúrù, kí a gbà á yẹ̀wò wípé Olúwa. Díẹ̀ a li àwọn tí a ó gbàlà. Jẹ́ kí a wo ọ̀rọ̀ tí ó ṣe pàtàkì tó báyìí, kí a wò ní ìkòrí mẹ́ta. Ìkíní, àwọn díẹ̀ tí a gbàlà. Ìkíní, àwọn díẹ̀ tí a gbàlà. Ohun tí mo ń sọ ni wípé ní ìgbà àtijọ́, ní ìgbà májẹ̀mú láéláé, ní ìgbà bíbélì, ní ìgbà májẹ̀mú tuntun, kí a wo àkọsílẹ̀ tí a ní wípé àwọn díẹ̀ lágbàlà láàrin ogunlọ́gọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn tí ó wà ní ayé ní ìgbà náà. Kí ló dí wọn lọ́wọ́? Kí ló ń dí ọ̀pọ̀lọpọ̀ lọ́wọ́ lónìí? Èyí mú mi lọ sí ìkórí kejì, àwọn ohun tí ń dènà ìgbàlà. Àwọn ohun tí ń dínà ìgbàlà. Ìkẹta, ìpè láti darapọ̀ pẹ̀lú agbo kékeré. Ìpè Ọlọ́run wà lónìí, ó wá sí ọ, ó wá sí mi pẹ̀lú láti darapọ̀ pẹ̀lú àwọn agbo kékeré, àwọn díẹ̀ tí ó ní ìgbàlà. Jẹ́ kí a bẹ̀rẹ̀ láti ìkíní. Díẹ̀ tí a gbàlà. Àwọn díẹ̀ tí a gbàlà. Jẹ́ kí a wo Genesis orí kẹfà láti ẹsẹ̀ ìkarùn-ún. Genesis orí kẹfà láti ẹsẹ̀ ìkarùn-ún. Ọlọ́run sì rí i pé ìwà búburú ènìyàn di púpọ̀ lé ayé, àti pé gbogbo ìrò ọkàn rẹ̀ kìkì bíní lójoojúmọ́. Inú Olúwa sì bàjẹ́ nítorí tí ó dá ènìyàn sí ayé, ó sì dùn ún dé ọkàn rẹ̀. Olúwa sì wí pé èmi ó pa ènìyàn tí mo ti dárun kúrò lórí ilẹ̀, àti ènìyàn, àti ẹranko, àti ohun tí ń rákò, àti ẹyẹ ojú ọ̀run, nítorí inú mi bàjẹ́ tí mo ti dá wọn. Ṣùgbọ́n Noah rí ojú rere lójú Olúwa. Wọ̀nyí ni ìtàn Noah. Noah ṣe olóòótọ́ àti ẹni tí ó pé lé ọjọ́ ayé rẹ̀. Noah ń bá Ọlọ́run rìn. Jẹ́ kí a dúró níbẹ̀. Níhìn-ín ni a rí láti ẹsẹ̀ ìkíní, a sọ fún wa wípé àwọn ènìyàn bẹ̀rẹ̀ sí ní rẹ̀ lórí ilẹ̀. Èyí jẹ́ wípé wọ́n pọ̀ lórí ilẹ̀. Èyí jẹ́ wípé wọ́n bí sí i, bí wọ́n sì ti ń bí ọmọ lé ọmọ láti ọdún dé ọdún. Àwọn ènìyàn pọ̀ tó bẹ́ẹ̀ lórí ilẹ̀. A sì sọ wípé a bí àwọn ọmọbìnrin fún wọn. Láti ìgbà yìí ni àwọn ènìyàn a rí wípé wọ́n gbàgbé orúkọ Olúwa. A rí wípé wọ́n gbàgbé àṣẹ Olúwa. A rí wípé wọ́n gbàgbé ìlànà tí Ọlọ́run ti là sílẹ̀ wípé kí a máa ṣe ìgbọràn sí. Ẹsẹ̀ ìkarùn-ún ni ó wá sọ fún wa wípé ìwà búburú dídò, ìwà búburú pọ̀ nínú ayé. Ọlọ́run sì rí i pé ìwà búburú ènìyàn di púpọ̀ lé ayé. Bí a bá wo ayé ìgbà náà, ó jẹ́ ayé ìkóbìnrin jọ. Ó jẹ́ ayé ṣe bí ó ti wùn mí. Ó jẹ́ ayé èmi ni mo ní ayé mi, jẹ́ kí n ṣe bí mo ti fẹ́. Ó jẹ́ ayé oríkunkun, ayé àìgbọ́ràn. Èyí ni Ọlọ́run fi rí i wípé ìwà búburú ènìyàn di púpọ̀ lé ayé. Ó ní láti rí bẹ́ẹ̀. Nígbà tí ọkùnrin bá ń sáré lé àwọn obìnrin, nígbà tí ọkùnrin méjì mẹ́ta bá ń jà lórí omi dankan, nígbà tí obìnrin mẹ́ta mẹ́rin bá ń du ọkùnrin kan náà, ìwà búburú ní láti wà. Nígbà tí ó bá di wípé a fẹ́ ṣe tinú ẹni, nígbà tí ó bá di wípé oríkunkun àìgbọràn ni ó wà nínú ọkàn àyà ẹ̀dá nínú ẹni kọ̀ọ̀kan, a rí wípé ìwà búburú ó ní láti pọ̀. A sì rí pé gbogbo ìrò ọkàn ènìyàn kìkì bíní lójoojúmọ́, kìí ṣe ìwà nìkan. Ọkàn wọn, ìrònú wọn, àti ohun tí wọ́n ń lépa, ìfẹ́ inú wọn, àti iṣẹ́ ọwọ́ wọn, gbogbo

rẹ̀ jẹ́ búburú níwájú Olúwa. Inú Olúwa sì bàjẹ́ wípé ènìyàn rí bí ó ti rí, àti wípé àwọn ènìyàn tí ó ń rò wípé wọ́n á gbé ìgbésí ayé tí ó mú inú òun dùn nítorí wípé òun ti dá wọn, wọn kò ṣe bẹ́ẹ̀, wọ́n ń gbé ìgbésí ayé tí kò tẹ́ Ọlọ́run lọ́rùn. Ìgbà yìí gan ni a wá dárúkọ Noah. Ó ṣe ni láàánú wípé gẹ́gẹ́ bí Ọlọ́run ti ní ìfẹ́ tó, ó ṣe ni láàánú wípé gẹ́gẹ́ bí Ọlọ́run ti fẹ́ máa bùkún àwọn ènìyàn tó, wípé kì í ṣe púpọ̀ ni ó mọ̀ọ́rẹ́, kì í ṣe púpọ̀ ni ó fẹ́ sin Ọlọ́run lẹ́mìí àti lóòótọ́. Ǹjẹ́ bí ó ti rí nígbà náà, ǹjẹ́ bẹ́ẹ̀ kọ́ ló rí lónìí? Bí a bá wo àárín wa, a ó rí wípé akéré níye. Ìhà ṣe wípé àwọn ènìyàn kò mọ̀ wípé a ń péjọpọ̀ níhìn-ín. Ìhà ṣe wípé wọn kò gbọ́ èdè ẹnu wa káàárọ̀ òjíire. Ìhà ṣe wípé Yorùbá ti à ń sọ lẹ́nu wípé wọn kò gbọ́, wọ́n gbọ́. Èdè gbogbo wa ni, ṣùgbọ́n ohun tí ó wà níbẹ̀ ni wípé ọkàn wọn jìnà sí Ọlọ́run. Ó ṣeéṣe kí wọn kí ó lọ sí ilé ìsìn kan tí wọ́n ti lè gbọ́ ìwàásù ìṣẹ́jú mẹ́wàá. Ìwàásù ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún, bí àlùfáà bá ti ń kọjá ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún ni wọ́n ń fẹsẹ̀rálẹ̀ tí wọ́n sọ wípé èyí nì náà tó, a tún bọ̀ lọ́sẹ̀ tó ń bọ̀. Ìgbàlà ò sí, ìwà rere ò sí, ìwà mímọ́ ò sí. Èyí ni a fi rí pé ní àkókò ti Noah yìí wípé Noah nìkan ṣoṣo pẹ̀lú ìyàwó rẹ̀ àti ọmọkùnrin rẹ̀ mẹ́ta àti àwọn ìyàwó rẹ̀ mẹ́ta, àwọn wọ̀nyí ni ó gbọ́ràn, àwọn wọ̀nyí ni ó ní ìtẹríba, àwọn wọ̀nyí ni ó ní ìrẹ̀lẹ̀, àwọn wọ̀nyí ni ó ní oore ọ̀fẹ́, àwọn wọ̀nyí ni ó rí ojú rere láti ọ̀dọ̀ Ọlọ́run, àwọn wọ̀nyí ni wọ́n ń gbé ìgbésí ayé ìwọ̀ntúnwọ̀nsì. Jésù sì sọ fún wa o, ó ní gẹ́gẹ́ bí ó ti rí ní àkókò Noah, ó ní bẹ́ẹ̀ náà ni yóò rí nígbà dídé ọmọ ènìyàn, wípé nígbà náà àwọn ènìyàn ń jẹ, àwọn ènìyàn ń mu, àwọn ènìyàn ń gbéyàwó, wọ́n ń fa ìyàwó fún ni, wọn kò sì mọ̀ títí ìkún omi fi dé. Ó ní bẹ́ẹ̀ gẹ́gẹ́ ni yóò rí nígbà wíwá ọmọ ènìyàn. Èyí jẹ́ wípé nígbà tí ó jẹ́ díẹ̀ ni ó ní ìgbàlà ní àkókò náà, nígbà tí ó jẹ́ wípé díẹ̀ ni ó rí ojú Ọlọ́run ní àkókò náà, wípé ní ìgbà wíwá Jésù Kristì, ìgbà ìpadàbọ̀ rẹ̀ lẹ́ẹ̀kejì, wípé díẹ̀ pẹ̀lú ni ó rí. Díẹ̀ ni àwọn tí a ó gbàlà Olúwa, díẹ̀ hali àwọn tí a ó gbàlà. Òun ni a ń fi ìdáhùn rẹ̀ hàn wá nínú Bíbélì yìí. Jẹ́ kí a wo Pétérù kínní, orí kẹta, ẹsẹ̀ ogún. Pétérù kínní, orí kẹta, ẹsẹ̀ ogún. Àwọn tí ó ṣe aláìgbọràn nígbà kan, nígbà tí sùúrù Ọlọ́run dúró pẹ́ ní sáà kan lé ọjọ́ Noah, nígbà tí wọ́n fi nǹkan ọkọ̀, wọ́n fi ń kan ọkọ̀ nínú èyí tí a gba ọkàn díẹ̀ là nípa omi, èyí ni ẹni mẹ́jọ. Wo bí àwọn ènìyàn ti pọ̀ tó ní ìgbà náà, ṣùgbọ́n ẹni mẹ́jọ ni àgbàlà, wọ́n kéré níye. Àwọn wọ̀nyí ni ó fiyè sí ọ̀rọ̀ Ọlọ́run. A rí ẹ̀kọ́ díẹ̀ ẹ̀kọ́ nínú àwọn ohun tí a ń kà yìí. Àwọn ẹ̀kọ́ wo ni a lè rí kọ́? Ìkíní, a rí wípé àwọn ẹlòmíràn wọ́n a máa sọ wípé ọ̀nà ìhìn rere, ọ̀nà ìgbàlà ó ti le jù, pé ó dàbí ẹni wípé ìjọ ti wá nìkan ni a gba gbogbo Bíbélì ní ẹ̀kúnrẹ́rẹ́. Ó dàbí ẹni wípé ìjọ wa nìkan ni a ti ń fi Bíbélì ṣàkóso ohun gbogbo. A ń fi Bíbélì ṣàkóso bí a ó ti jẹun, bí a ó ti wọṣọ, bí a ó ti gbéyàwó, bí a ó ti gbé àwọn ẹbí wa, bí a ó ti gbé ìṣètò ẹbí wa kalẹ̀, wípé a ń fi Bíbélì ṣàkóso gbogbo rẹ̀. Iṣẹ́ tí a ó ṣe, ibi tí a ti lè ṣiṣẹ́, irú òwò tí a lè dá ọwọ́ lé, àti irú ohun tí a lè ṣe, a ń fi Bíbélì ṣàkóso gbogbo rẹ̀. Àwọn ènìyàn máa ń sọ wípé bí ó bá jẹ́ àwa nìkan ni a fẹ́ lọ sí ìjọba ọ̀run, tí a gba Bíbélì gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Ọlọ́run ní ẹ̀kúnrẹ́rẹ́, ó dàbí ẹni pé díẹ̀ ni a lè gbàlà. Bẹ́ẹ̀ ló rí, bẹ́ẹ̀ ló rí. Ní àkókò tí Noah, àwọn ènìyàn mẹ́jọ nínú àwọn ọgọ́rọ̀ ènìyàn tí wọ́n wà lé ayé ní ìgbà náà, àwọn ènìyàn mẹ́jọ díẹ̀ lé àgbàlà. Jẹ́ kí a wo ti àkókò Noah nínú Pétérù kejì. Pétérù kejì láti ẹsẹ̀ ìkẹfà, tí a sọ àwọn ìlú Sodomu
Ongomara di eru nigbati o fi efo afobaje da won lebi ti o fi won se apere fun awon ti o je alaiwa bi olorun o si yo loti olooto eni ti iwa wo bi awon eniyan buburu ba ninu je ni akoko ti loti ni a tun ri opolopo ni awon ti o wa ni Sodomu ati Gomora bi o ba je oluka bi Beli ti o ba si je eni ti o ma nronu lori ohun ti o ka ti o nse akiyesi ohun gbogbo ni finifini o ri wipe bi a ba soro Sodomu ati Gomora iwa wobia iwa nikan jopon iwa ti o je wipe oju kokoro ni o gbile kan o ni o gbile kan nigba na ki se be nikan iwa imoti paranko iwa ke ma fi obirin bara eni je iwa sina iwa gbere iwa panshaga okun owo won awon ile ijo ni alale awon ile wobia ni osan ati opolopo ohun ti won se be na ni ni arowo to wa nisinsin yi bi abawo dara dara afi awa ti a je olufokansin afi awa ti a je onigbagbo afi awa ti a mo olorun afi awa ti a nke lojojumo wipe oluwa nigba wo lo de oluwa nigba wo lo wa mu wa lole bi ki ba se awa ti a mo wipe a nreti oluwa wa an reti bibo Jesu Christi opolopo awon eniyan ni alale ni won lo si le cinema ni alale ni won lo si ibi ijo ni alale ni won lo si bi imoti para ni alale ni won lo si ibi ebo sugbon kere je awa eniyan ni a mo we pe nitori Jesu Christi nbo o ye ki a gbe igbesi aye wa ni won tun won si be lori ni Sodomu ati Gomora ijo ni emoti ni eborisa ni ife obirin tabi ife okunrin ba ara won je ni ki okunrin kan ki o ni iyawo meta merin marun mefa bi ki obirin kan ki o ma ti ile okunrin kan bo si ile okunrin miran ki a ma ka okunrin mefa okunrin meje lori obirin kan ibi Sodomu ati Gomora ni ru iwa be ibe lo wa ibe lo po si sugbon arun awon ilu na lai ni won ko ni abayo won ko ni ona abayo sugbon agba loti ati omobirin re meji ati iyawo re sugbon ranti ni oju ona ni iyawo tun boju weyin ti o je wi pe onfa ti o wa ninu okan re ti o nfa si aye ti o nfa si awon ohun aye yi onfa ya ko ti mu won kuro eni o fi di owon iyo ti a parun pelu Olorun si wa nso fun wa wipe awa paapa ti igbeyin aye deba awon nkan wonyi je apere fun wa je kin ton ran leti wipe oke aimoye ni o jade lati ile Egypt ti won lo si ile ileri awon ti o ti koja ogun odun laarin won opolopo won ni ari wipe won ko de ile ileri olowa die hali awon ti a o gbala gege bi iwe mimo ti wi gege bi awon apere ti a ri ninu iwe mimo a ri iwe pe die ni awon ti a gbala ni igba isaaju o sese ki enikan ki o ma we pe majemu lailai ni a ti n ka awon nkan wonyi o sese ki enikan ki o ma we pe ninu majemu titun o dabi eni pe gbogbo nkan ni o yi pada iru awon eniyan be o sese ki won ki o ri ese kan ka ninu bibeli ki won ki o ma se ka awon ese ti o tele je ki nka iru ese ti awon elomiran le ma ka ti won ma fi ro wipe gbogbo eniyan patapata ni a o gbala ni igbo se je ki a wo Johanu ori kejila lati ese ikokanla Johanu ori kejila lati ese ikokanla nitori pe nipasẹ re le opo ninu awon ju jade lo won si gba Jesu gbo ohun ti a ka yi o je bi a ba je onigbagbo o je ohun to le wo ni lori ke a ma ro we pe nkan ti yi pada ke a ma ro we pe ki se die ni awon ti o wo ijoba orun o ni nitori ti re nitori Lazaru ti a jidide kuro ninu oku ni a fi ri wi pe opo ninu awon ju jade lo won si gba Jesu gbo tun wo ese ikokandinlogun nitori na
awon farisi wi fun ara won pe e kiyesi bi e ko ti le bori li ohun kohun e wo bi gbogbo aye ti woto e wo bi gbogbo aye ti woto bi abanka nkan won yi ti a n gbo wi pe gbogbo aye woto a le ro wi pe ki wa se die li awon ti a o gbala sugbon ranti o Jesu ti so fun wa ko fi di wa leti ko fi bopo boyo o so otito ti o wa ninu ona igbala o so fun wa o ni eni ti o ba fori ti titi de opin ohun la o gbala ati ka wi pe opolopo ni o woto leyin ati ka wi pe opo ninu awon Jew won jade lo won si gba Jesu gbo sugbon ranti se won fori ti titi de opin se won duro ti Jesu titi de opin se won duro ti Jesu titi ojo idajo wo ise awon apostle ori kini ise awon apostle ori kini ese ike edogun ni ojo won ni ni peteru si dide duro le awojo awon omo eyin iye awon eniyan gbogbo ninu ijo je ogofa kilanka yi ewolari kilode nigbati agbo wi pe opo ijo eniyan won woto leyin won oforiti titi dopin won oforiti titi dopin nitori pe inu ni binide nitori wi pe amu Jesu Kristi nitori pe opolopo iro ni awon farisi ni won pamo Jesu Kristi lese opolopo esun eke ni won fi sun Jesu nigba yi gan ni awon miran ti won ti ro pe awon gbagbo nigba yi gan ni ari wi pe won pada won o to Jesu leyin titi de opin ki ojo Pentecost la ki o to de ari wi pe ogofa eniyan perete ninu awon eniyan won yi ni won duro titi di ojo na nitori be je ki o ye o wi pe a le ma pe Jesu Jesu lenu a le ma so wi pe oluwa mi ni olorun mi ni ko je fi mi sile emi na o je fi sile mo ba Jesu lo losan ni loru ni bojo nro bi na njo ma ba Jesu lo aha awa ti a ba fori titi di dopin awon ti a si ri pe won fori titi dopin die ni awon won yi o ni a fi wi pe die le awon ti a o gbala e a se wi pe olorun ko fe gba opolopo eniyan la rara mo gbagbo wi pe bi o ba je eni bi itinu olorun iwo paapa le gba olorun leri je wi pe o n fe gba gbogbo eniyan la sugbon opolopo ni won je ki ohun idiwo kan tabi ohun idiwo miran ki o de won lona lati ma ri oju oluwa lati ma ri igbala olorun je ki a wo Matthew ori kejilelogun Matthew ori kejilelogun ese ikerinla nitori opolopo le ape sugbon die le ayan opolopo le ape sugbon die le ayan nihin ni ati ri pe olorun fe gba gbogbo eniyan la sugbon die le ayan kini se ti o je wi pe die nitori pe awon die won yi awon ni won so fun olorun wi pe ninu ofi ati ola aye ninu gbogbo wahala ti o wa ninu aye awon fe ba olorun lo ni won so wi pe inu ni bi ni le wa ti won so wi pe ohun kohun le sele idan wo le de nitori pe inu ara la wa a o ti de orun nitori pe esu wa ninu aye wahala wa ninu aye inu ni bi ni wa ninu aye ti won so fun olorun wi pe ko so ohun to le sele ko so ohun to le de awon oforiti titi de opin lati le ba Jesu joba opolopo ni o dabi eni wi pe won ki fi ohun olorun won ki ka si tabi ikilo olorun won ko ye wo igbala ki de nitori wi pe a kan wa si ilesin igbala ki de nitori wi pe a kan mo oruko oluwa igbala ki de nitori pe a kan mo oruko tabi eko Kristi awon ohun idiwo awon ohun idena ani lati ja won kuro ani lati ko won sonu je ki a lo se apa keji ninu eko wa loni kini awon ohun idena ti o n di awon eniyan lowo lati ma le je ki won ki o ni igbala eni mo wa se apa keji awon ohun tin dina igbala je ki a wo Johanu ori kefa Johanu ori kefa lati ese ikokandini ogota ati ogota
nkan woyi le o so ninu synagogue bi o tin koni ni Capernaum nitori na nigba ti opo awon omo ehin re gbo eyi won wi pe oro ti o lele yi tani o le gbo oro ti o lele yi tani le gbo Jesu Christi o ko awon eniyan ni ijinle eko ihin rere ijinle eko ti ijoba olorun o duro ninu synagogue o laaye won o nsi bibeli lawe lawe o si je ki o ye won awon ohun ti won ni se ohun ti won ni gba igbagbo ti won ni ni ki won ki o ba le ri ijoba olorun nigba ti o fe pari eko re ni ari wi pe opolopo ninu awon ti o so wi pe bi na njo bojo nro awon o ba Jesu lo opolopo ninu awon ti o te oko leti ti won be si ni wa Jesu kaakiri ni won so pe Jesu nigba wo ni iwo wa si yin opolopo ninu awon ti o fe fi Jesu joba tipa tipa opolopo ninu awon ti o so wi pe ah olugbala na ni eyi eni te ati reti na ni ti won sato Jesu leyin nipa ti Jesu be si ni so ijo oro ijoba olorun eko yin rere eko iwa mimo ijile ninu ihin rere nigba ti o be si ni so fun won nigba na ni won be si ni we pe ah ohun ti o le oro ti o le le eyi tani le gbo adope lowo olorun wi pe awon die wa ti won jolo oto ti won so wi pe bi oro olorun ti le n sha mi laake bi oro olorun ti le n gun mi loko bi oro olorun bi o ti le n we mi ni ona ti o dabi eni wi pe o n ta mi lara sibe sibe mi o ma ro lu olorun ju be lo sibe sibe emi o ma bere ori ofe lowo olorun ju be lo o sese ki oro olorun ki o tagba igbeyawo mi o sese ki oro olorun ki o taba ikobirin jo mi o sese ki oro olorun ki o tagba iwoso mi o sese ki oro olorun ki o taba awon owo ti mo nse o sese ki oro olorun ki o so nipa ohun kan tabi nipa ohun miran bi o ti le nsa mi laake bi o ti le lu mi bi o ti le dabi eni wipe ina oro olorun o njo mi ninu okan mi sibe sibe bi o ma teramo emi o ma ro lu olorun lati fun mi lori ofe lati se ife olorun sugbon o se ni laanu ki se pupo ni awon ti o ni iru ipinu be nitori pe won so pe oro yi le be ni awon kan pada wese ikerin dini adorin ese ikerin dini adorin nitori eyi opo awon omo eyin re pada seyin won ko se ba rin mo je ko se ni laanu we pe imole atorun wa omo olorun ti kara re olugbala ara aye eni ti o ku fun ese wa nigba ti o wa se aye yi nje ko se ni laanu we pe oba laarin awon angeli nje ko se laanu omo bibi olorun ti o feran julo nje ko se laanu wipe nigba ti iru eni be ti o wa se aye yi nitori oro ihin rere nitori eko ihin rere nitori eko iwa mimo ti o nko ni opo ninu awon omo ehin re won pada seyin won ko se ba rin mo nigba ti won aso wipe won pada seyin won ko se ba rin mo kini itumo eyi o je wipe won pada si synagogue won tun lo ba awon farisi ati awon sadusi won so wipe e se gafara fun wa o ati lo ba Jesu tele tele ati koyin sile ati ro wipe Jesu ni ona igbala awon wonyi ti won ti so wipe o daaro fun awon farisi ati fun awon sadusi won tun wa pada so wipe atun ti de o nitori wipe a fe tele Jesu Kristi tele tele sugbon nisisiyi ati ko Jesu sile ebi ti won ti po jade latenu won tun ko je nje ke se be ni opolopo loni ti won be si ni sare ijoba orun ti won so wi pe ah awon fe lo si ijoba orun awon fe se ife olorun sugbon nitori wo pe won gbo eko atunse won tun pada si ijo ti won ti fi sile won tun pada si iborisa won tun pada sinu aye nje ki se be lori loni nigba ti awon elomiran ti won ba gbo eko nipa iwoso onigbagbo nipa eko ti igbeyawo okunrin kan obinrin kan ti won gbo eko wipe ki a ma gbe igbese aye iwontunwonsi won a tun pada
sinu aye nibi ti won ti wa tele tele won tun pada sodo ore abanideshe eni ti won ti ko iwe si tele we pe mo ti ba Jesu lo nitori be ko si agbere ko si panshaga mo nitori be gbogbo owo to nfun mi tele tele mu owo re mowo mi o fe owo ese mo ṣugbọn iru awon eniyan won yi won tun pada won tun ma fe serale ni waju ile ore abanideshe okunrin ya tun ma so pe kilode Jesu to so pe o ti di oko re Jesu to so pe o fe ba ku o fe ba lo o tun tele Jesu mo ni eni ti o ti gba Jesu gbo tele tele atun ma so pe ki se be sa silekun fun mi je ka pari ija wa o fe pari ija pelu ore abanideshe o tun fe lo si orun apadi nitori be ni ari wipe opo awon wonyi won ko le tele Jesu Kristi mo je ka wo Marko ori kewa Marko ori kewa lati ese keta dilogun bi o si tin jade bo si ona enikan sare to wa o si kunle fun obi le re wipe oluko ni rere kili emi o se ti emi o fi le jogun iye aini pekun eje ibere daada ti okunrin ibere lowo Jesu Kristi Oluwa wa Jesu Kristi si fi ona han o so fun ohun ti o ni lati se okunrin yi koko so wipe gbogbo re lo n ti se Jesu wa so fun ijinle ife Olorun ijinle ohun amuye lati de ijoba Olorun sugbon ki la ri nipa ti okunrin yi wo ese kokanlelogun ese kokanlelogun nigba na ni Jesu si wo o feran re o si we fun pe ohun kan li oku oku ohun kan li oku oku duro nibe jo je mo we pe ohun kan soso o le dina o le se idena fun ijoba Olorun fun o elomirin a ma so wi pe Olorun kunkan mo okan mi wi pe ohun kan soso loku bi ki ba se pe okunrin ti mo wa ninu ile re yi bi ki ba se wi pe mo je iyawo keji iyawo keta bi ki ba se yen nikan soso Olorun na mo wi pe mo ti kese jari bi ki ba se wi pe ikan soso to ku yi mo si ro wi pe alaanu lo Olorun koni wo eyo kan to ku yi ko so wi pe mi o ni le de ijoba Orun elomiran a ma so wi pe gbogbo ohun ti won so lo n ti se ka gba Jesu gbo ni ka ka bibeli ni ka ja fafa ninu ise Olorun ni ikan soso loku wi pe owo ibi oja ti o n wa o mo wi pe ohun ti o n ta lati je bi onisowo wi pe ko ba ife Olorun mo sugbon ikan na ni eyo kan yi kan soso na mi o ro wi pe eyi le di mi lowo ijoba Olorun gbo Jesu Kristi feran re ife Jesu ni o je ko ki o so otito fun o ni ohun kan le oku oku lo ta ohun kohun ti o ni ki o si fi fun awon talaka iwo o si ni isura le Orun si wa gbe egbelebo re ki iwo ki o si ma to mi leyin ohun ti Jesu n so fun okunrin yi ni wi pe egbe awon oloro ti o wa o je egbe awon agberaga egbe awon oloro ti o wa o je egbe awon aborisa je kin se alaye die fun o awon oloro won ma nfi oro won dipo Olorun won ma ro wi pe owo ni idahun n gbogbo won ma gbekele owo won ma farati owo won ma ro wi pe bi owo ba wa alafia wa won ma ro pe bi owo ba wa wi pe ko si ohunkohun ti won fe laye tabi Lorun ti won o le ni elomiran paapa gege bi Simoni o le fe lati ra emi Olorun o le fe lati ra epo ninu ijo o le fe lati ra aga kan ninu ijoba Olorun pelu owo re eni Jesu fi so fun wi pe o wa ni ibi kan ti o je bi elege inu egbe to wa o je egbe awon agberaga egbe awon alailo Olorun egbe awon ti o n fi owo ropo Olorun oni nitori be nkan ti o di orisa si olokan sonu kodanu ko fun awon talaka ki o si wa ki o gbe agbelebo re ki o ma to mi leyin nje okunrin ile se nje o wo ijoba Olorun inu re si baje si oro na o si jade lo ni ibinu je nitori ti o li oro popo Jesu si wo yika o wi fun awon mehin re pe yo ti soro to fun awon ti o li oro lati wo ijoba Olorun ma se je ki eyi ki o ya o lerun ti Jesu nso ni wi pe yo ti soro to fun awon ti o gbekele oro won lati wo ijoba Olorun ti o ti yi o nso wi pe yo ti soro to
fún àwọn tí ó sọ ọ̀rọ̀ di ọlọ́run wọn láti wọ ìjọba ọlọ́run. Ó ń sọ wípé yóò ti ṣòro tó fún àwọn tí ó gbẹ́kẹ̀lé ọ̀rọ̀ wọn, tí wọn kò gbẹ́kẹ̀lé ọlọ́run, tí wọn kò gbẹ́kẹ̀lé Jésù, tí wọn kò gbẹ́kẹ̀lé Kristi Mẹ́sáyà tí ó kú fún wa lórí igi àgbélébùú. Yóò ti ṣòro tó fún irú àwọn bẹ́ẹ̀ láti wọ ìjọba ọlọ́run. Èyí kan náà ni a lè sọ, yóò ti ṣòro tó fún àwọn tí ó gbẹ́kẹ̀lé òbí wọn, tí ó rò wípé mi bá gba ọlọ́run gbọ́, inú òbí mi ò ní dùn sí, nítorí bẹ́ẹ̀ àwọn òbí ló sì ń pèsè ohun gbogbo fún mi, mo sì ń fẹ́ máa tẹ́ wọn lọ́rùn. Yóò ti ṣòro tó fún irú ẹni bẹ́ẹ̀ láti wọ ìjọba ọlọ́run. Ohun tí ó ń sọ ni pé yóò ti ṣòro tó fún àwọn tí ó gbẹ́kẹ̀lé ènìyàn, àwọn tí ó gbẹ́kẹ̀lé ẹlẹ́ran ara, àwọn tí ó fi ẹlẹ́ran ara ṣe apá àti ìgbẹ́kẹ̀lé wọn. Yóò ti ṣòro tó fún wọn láti wọ ìjọba ọlọ́run. Yóò ti ṣòro tó fún àwọn tí ó gbé ipò lórí, àwọn tí ó rò wípé ipò wọn nínú ayé, ipò wọn nínú ìjọ, wípé àwọn fẹ́ fi ipò wọn dípò ọlọ́run. Yóò ti ṣòro tó fún irú ẹni bẹ́ẹ̀ láti wọ ìjọba ọlọ́run. Èyí ni àwọn nǹkan tí Jésù Kristì tí ó ń sọ fún wa lónìí. Èyí ni nǹkan tí ó ń fẹ́ kí ó yé wa, wípé bí a bá fẹ́ ni ọlọ́run, bí a bá fẹ́ jẹ́ ti ọlọ́run, a kò gbọdọ̀ gba ohunkóhun láàyè láti dí wa lọ́wọ́, a kò gbọdọ̀ gba ẹnikẹ́ni láàyè láti dí wa lọ́wọ́. Ìtòótọ́ ni ọlọ́run fẹ́ gba gbogbo ènìyàn, ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ ni ó ń fa ìdènà fún ara wọn, ọ̀pọ̀lọpọ̀ ni ó ń fa ohun ìdábò láàrin àwọn àti ọlọ́run, láàrin àwọn àti ìgbàlà ọlọ́run ní ìgbésí ayé wọn. Wọ́n máa ń jẹ́ kí àwọn ìṣòro mìíràn nínú èrò wọn, àwọn nǹkan àìmọ́ nínú ìfẹ́ inú wọn, àti àwọn ìgbẹ́kẹ̀lé wọn tí wọ́n fi sí orí ènìyàn, sínú ẹ̀dá, àti tí wọ́n fi sí orí àwọn nǹkan mìíràn, wọ́n ń gba àwọn nǹkan wọ̀nyí láti dí wọn lọ́wọ́. Àwọn ẹlòmíràn, ó ṣeéṣe kí ó jẹ́ owó, ó ṣeéṣe kí ó jẹ́ gbajúmọ̀, ó ṣeéṣe kí ó jẹ́ wípé wọ́n fẹ́ kópa nínú òṣèlú. Wọ́n ta bá sì ń sọ fún wọn, ta bá ń kìlọ̀ fún wọn wípé ẹni tí ó bá fẹ́ ṣe ìtòṣèlú, wípé ipò ẹlẹgẹ́ pátápátá gbáà ló wà, wípé nítorí ẹni tó bá fẹ́ ṣe ti òṣèlú yóò wà láàrin àwọn abọ̀rìṣà, yóò wà láàrin àwọn tí kò lọ́lọ́run, yóò wà ní láàrin àwọn tí wọ́n fà sí ìfàsọ́hún láti ṣe ohun tí kò tọ́. Ó mọ kí ni àwọn ẹlòmíràn ń ṣe tí wọ́n wà nínú òṣèlú, ó mọ tí wọ́n ń ṣe ní ìkọ̀kọ̀. Èyí ni a fi ń kí àwọn ènìyàn ní ìlọ̀ wípé kí a ṣọ́ra, nítorí pé owó tàbí ipò tàbí gbajúmọ̀ tàbí ìwà òṣèlú ẹlòmíràn, ó lè jẹ́ ìtìjú ìhìnrere, ìtìjú àgbélébù, ó lè jẹ́ òní yóò di àwọn ẹlòmíràn lọ́wọ́ láti lè má wọ ìjọba ọlọ́run. Nítorí pé bí wọ́n bá ti wá, tí wọ́n jáde náà, sọ pé ìwọ náà ti lọ darapọ̀ mọ́ àwọn tó ń dàtún bí, ìwọ náà lọ darapọ̀ mọ́ àwọn tí kì í lo yẹtí yẹrùn, ìwọ náà lọ darapọ̀ mọ́ àwọn tí kò mọ fàárí ṣe, àwọn tí kò gbajúmọ̀. A kí ló dé? Ṣé àìní ló wà fún ọ ni? Àbí ṣé ìdààmú ọkàn ni? Àbí ṣé wàhálà nínú ilé ló jẹ́ kó lọ darapọ̀ mọ́ àwọn tó ń sọ wípé dàtúnbí, àwọn oníwà mímọ́, àwọn tó jẹ́ pé ọ̀run nìkan náà ń wò, wọn ò gbọ́ tayé mọ́, ó lọ darapọ̀ pẹ̀lú wọn. Ẹlòmíràn, ìtìjú àgbélébù Kristi ni kì í jẹ́ kí wọn kí ó lè forí tì í títí dópin. Àwọn ẹlòmíràn, àwọn ọ̀ṣọ́ ayé, ìmúra ti ayé, ó ní kì í jẹ́ kí wọn kí ó lè forí tì í títí dópin. Tàbí àwọn mọ̀lẹ́bí, àwọn ẹbí tán máa sọ wípé bó bá fẹ́ jẹ tẹbí, nítorí o gbọ́dọ̀ darapọ̀ mọ́ àwọn wọ̀nyí. Àwọn mìíràn pàápàá nínú àwọn ẹbí wa tí kò mọ ọlọ́run gbọ́, wọn a sọ wípé ohun ènìyàn òun ni ohun ọlọ́run, wípé bí bàbá tàbí ìyá bá sọ pé kò sí ọ̀nà nínú ọ̀nà bíbélì, ó jẹ́ pé kò sí ọ̀nà níbẹ̀ nìyẹn, nítorí wípé ohun ènìyàn ni ohun ọlọ́run. Wọn a sọ wípé ọlọ́run pàápàá ti sọ pé bó o bá gbọ́ tòbí ẹ, òbí ẹ tó ní kó bọ̀rìṣà, òbí ẹ tó ní kó lọ fẹ́ ẹni tó ti ní ìyàwó ńlé, òbí ẹ tó ní kó lọ ṣe ohun tí ò da, wọn a ní tó o bá gbọ́ tòbí ẹ, wọn a nínú ọlọ́run pàápàá ó lè dùn sí ẹ. Irú àwọn ẹni bẹ́ẹ̀, wọ́n máa ń jẹ́ kí àwọn ẹbí wọn kí ó dí wọn lọ́wọ́ láti lè wọ ìjọba ọlọ́run. Àwọn ẹlòmíràn máa ń jẹ́ kí àwọn ọ̀rẹ́ ọ̀mùtí, àwọn ọ̀rẹ́ bòdà wá, àwọn ọ̀rẹ́ tó jẹ́ pé nígbà tó bá dára ni a ó rí wọn, nígbà tí nǹkan bá yí padà a ò lè rí wọn. Wọ́n máa jẹ́ kí irú àwọn ọ̀rẹ́ bẹ́ẹ̀, wọ́n máa jẹ́ kán dí wọn lọ́wọ́. Nítorí bẹ́ẹ̀, sọ fún ọlọ́run wípé ó jẹ ti ọlọ́run, àti wípé ò ní gba ohunkóhun tàbí ẹnikẹ́ni láàyè láti dí ọ lọ́wọ́. Ìpè tí a ń pè ọ nísinsìnyí ni ìpè láti darapọ̀ mọ́
agbo kekere ipe lati darapo mo agbo kekere ye ki a wo Luke ori kejila olorun pe o olorun pe o awon elomiran bi won ba wa si ile isin wa o sese nitori wo pe ibi ti a tin pejopo won wo awon aga ijoko wa won ni aga ijoko awon mo kekeke ni won ko sile fun wa lati ma joko le ma je ki aga ijoko ki o di olowo ijoba olorun awon elomiran won wo bi aban se isin won wo won ni awon duru ta ni o dabi awon duru ti awon mo kekeke ti won fi nko orin kiko ni pe nibi ti awon ti wa o won ni awon duru to je wi pe won korin a orin ati ohun duro o dunle ma je ki duro tabi ohun ohun apoba file aye ma je ki nkan wonyi ma je ki o di olowo awon elomiran ma so wi pe nigba ti awon de si inu ijo deep life ni toto ni won ka bibeli fun wa ni toto ni won ko wa ni oro olorun sugbon awon wo ni mo wa darapo mo yi awon ti o je omo kekeke awon ti o ti awon ti o ti la opolopo nkan koja ninu aye emi to je pe nibi ti mo tin bo iya lo de ni mi emi ti o je pe nibi ti mo tin bo baba egbe ni mi emi ti o je pe bi mo ba ni sise awon eniyan ma wa ni lati ile ibo lati ile hausa lati gbogbo ile karo ojire lawon eniyan ma wa ton ma so opo pelu mi nitori pe mo je eniyan jankan ninu aye ma je ka wo nkan wonyi ijoba olorun ju be lo awon to ri nisisin yi awon to wa ni bi nisisin yi won je agbo kekere ni toto won je awon ti awon ton wa ninu aye ti won ro wi pe a je enikeni sugbon o je mo awa ni imole olorun ni o ti mole fun awa bi atile je agbo kekere a je eni ti o mo inu olorun a je eni ti o mo oro olorun a je eni ti o ni ihirere a je eni ti o nfe ba jesu duro ke a ba le ba jesu joba ni ikeyin ipe ti olorun pe o ni wo pe ki wa darapo pelu awon onigbagbo ki o wa darapo pelu awon ti o mo olorun ki o wa darapo pelu awon ti o fe olorun wo Luke ori kejila ese ikeji le logbon Luke ori kejila ese ikeji le logbon ma beru agbo kekere nitori didun inu baba yin ni lati fi ijoba fun yin agbo kekere ni o jogun ijoba olorun o mo be agbo kekere awon ti o ko ese sile awon ti won gbe ni iwon tun won se awon ti won gba oluwa gbo awon ti a fi eje jesu christi ra pada awon ti a wenu mo kuro ninu ese won awon agbo kekere yi awon ni o je didun inu olorun lati fi ijoba olorun fun o se dide duro o se so fun olorun wi pe o ro mo agbelebo o se so fun olorun wi pe ohun kohun ti ba je loke tabi nile tabi ni isale okun tabi lahere ni tabi ninu ilu ni ti yo fa o kuro ninu ijoba olorun wi pe ninu anu olorun ninu agbara olorun yo ba oke won kuro o se so fun olorun wi pe ohun kohun ti ba sele ijileja mimilemi wi pe sugbon o fe wa pelu olorun wi pe oni fi olorun sile oni fi oro olorun sile o se bere ranwo lowo olorun o se bere ore ofe lowo olorun o se so fun olorun wi pe olorun ni kiku ni yiye ohun kon ti ba ma sele ijileja afefe le fe ikun mi le de inu ni bi ni le de ohun kon ti ba ma sele awon ore le ko mi sile awon ojulomo won le ko mi sile awon egbe ati ogba won le so wi pe won fe fi temi se mo awon eniyan le se nu ni bi ni ohun kon ti ba de ijoba olorun yi se mo fe debe so fun olorun wi pe bo ba ti ni igbala bo ba ti fi ododo ja ese re sonu bo ba ti bo patapata kuro lowo ese so fun olorun wi pe o fe bo lowo ese o fe je ti olorun o fe wa pelu olorun so fun olorun wi pe ko ran lowo ko fun olore ofe ko ba le je olooto ko ba le fori ti titi de opin oluwa die hali awon ti agbala so fun olorun wi pe o fe je okan ninu awon agbo kekere yi ninu awon die ti agbala ti won o bo lojo idajo ti won o bo lowo idajo ayeraye ti won o bo lowo inu ina orun apadi ti won o wa pelu olorun ni orun rere titi lai lai so fun olorun wi pe o n fe duro lati foriti titi dopin yo sin ran o lowo.

ni orúkọ Jésù Kristì Olúwa wa. Bàbá wa tí ń bẹ lé ọ̀run, a dúpẹ́ fún àwọn ẹ̀rí tí a ti gbọ́. A dúpẹ́ wípé agbára yín kì í bá tì, wípé bí a bá sádiyín, ààbò, ìwòsàn, oore ọ̀fẹ́, ìgbàlà ń bẹ lọ́dọ̀ yín. A ń bẹ̀bẹ̀ wípé bí a ṣe wá ní àṣálẹ́ yìí, gbogbo onírúurú ẹ̀bẹ̀ tí a mú wá, wípé ẹ ó da àwọn ní orúkọ Jésù. À ń bẹ̀ yín wípé àwọn tí ilé ń létí ọ̀nà náà, wípé agbára àtòkè wá yóò wá sí ìgbésí ayé wọn, yóò sì lé gbogbo àwọn ẹ̀mí èṣù wọn lọ ní orúkọ Jésù. Ibi tí ẹ̀ṣẹ́ wà, ẹ mú ìgbàlà wá. Ibi tí ó dàbí ẹni wípé rúkè rúdò wà, à ń bẹ̀ yín wípé àlàáfíà yóò jọba ní orúkọ Jésù. À ń bẹ̀bẹ̀ wípé ibi tí àìní wà, wípé ìpèsè yín ní kíkún láti òkè wá yóò wá sí ìgbésí ayé àwọn ènìyàn yìí ní orúkọ Jésù. Gbogbo ibi tí wọ́n ti ní wàhálà ní ìgbésí ayé wọn tàbí nínú ẹbí wọn, ẹ fọwọ́lé, ẹ ṣàánú fún wọn. Bí a sì ti wá sí iwájú yín láti gbọ́ ọ̀rọ̀ yín nísinsìnyí, ẹ jẹ́ kí ìmọ́lẹ̀ àtọ̀run wá kí ó hàn sí ọ̀nà yìí ní orúkọ Jésù. Ẹ mú kí ọ̀rọ̀ yín kí ó yé wa, kí a ba lè jẹ́ alábùkún fún. A dúpẹ́ pé ẹ ti gbọ́ ní orúkọ Jésù Kristì Olúwa wa. Ní Exodus orí kejìlá, láti ẹsẹ̀ kejìlá sí ẹsẹ̀ kẹtàlá, Exodus orí kejìlá láti ẹsẹ̀ kejìlá, nítorí tí èmi ó la ilẹ̀ Egypti já lé òru náà, èmi ó sì kọ lu gbogbo àwọn àkọ́bí ní ilẹ̀ Egypti ti ènìyàn àti ti ẹran àti lára gbogbo òrìṣà Egypti, lèmi ó ṣe ìdájọ́ ìmili Olúwa. Ẹ̀jẹ̀ náà ni yóò sì ṣe àmì fún yín lára ilé tí ẹ̀yin gbé wà. Nígbà tí èmi bá rí ẹ̀jẹ̀ náà, èmi ó re yín kọjá, ìyọnu náà kì yóò wá sórí yín láti run yín nígbà tí mo bá kọlu ilẹ̀ Íjíptì. Bí o bá rántí, ní ọ̀sẹ̀ tí ó kọjá, a sọ̀rọ̀ lórí ẹ̀jẹ̀ Kristi, ẹ̀jẹ̀ iyebíye. Lónìí mo fẹ́ bá ọ sọ̀rọ̀ nínú ọ̀rọ̀ Ọlọ́run nípa ìkókó ọ̀rọ̀ náà, ni wípé nígbà tí mo bá rí ẹ̀jẹ̀ náà, bí o bá ṣe àfiyèsí dáradára ní ẹsẹ̀ ìkẹtàlá, ni ó ń sọ fún wa wípé nígbà tí èmi bá rí ẹ̀jẹ̀ náà, èmi ó re yín kọjá, èmi ó re yín kọjá. Nítorí èdè yìí tí Ọlọ́run fún ara rẹ̀ pè fún àwọn ọmọ Ísíráẹlì, ni a ṣe ń pe àjọ náà ní àjọ ìrékọjá Olúwa. Ìlànà pàtàkì tí a sì fẹ́ yẹ̀wò lónìí, tí a ń pè ní àjọ ìrékọjá Olúwa, ó jẹ́ ohun tí ó ṣe iyebíye, ó jẹ́ ohun tí ó ní àǹfààní tàbí ìbùkún púpọ̀. Ṣùgbọ́n ìlànà tí a ń sọ nípa rẹ̀ yìí, tí a paláṣẹ fún àwọn ọmọ Ísíráẹlì, tí ó sì ní ìtumọ̀ púpọ̀, ó ní ọ̀pọ̀lọpọ̀ nínú wọn padànù àwọn èrè tí ó wà nínú rẹ̀. Bí ó tilẹ̀ jẹ́ wípé wọ́n tẹ̀síwájú láti máa pa á mọ́ lé ọdọọdún, síbẹ̀síbẹ̀ àwọn àǹfààní tí ó wà nínú rẹ̀ kò jẹ́ tiwọn, nítorí wípé gbogbo nǹkan tí ó so mọ́ ọ̀rọ̀ tí Ọlọ́run sọ fún wọn kò yé wọn dáradára. Bí wọ́n tilẹ̀ ń tẹ̀síwájú láti máa pa á mọ́, síbẹ̀síbẹ̀ àwọn ìbùkún wọ̀nyí wọ́n fò wọ́n kọjá. Ẹ jẹ́ kí a wo nínú ọ̀rọ̀ Ọlọ́run, kí a wò pé lé ọdọọdún lé àwọn ọmọ Ísíráẹlì ni wọ́n ń rántí ìlànà yìí tí a fún wọn, ṣùgbọ́n àǹfààní rẹ̀ kò jẹ́ tiwọn. Nínú Deuteronomy orí 16 láti ẹsẹ̀ ìkíní, Deuteronomy orí 16 láti ẹsẹ̀ ìkíní, ìwọ máa kíyèsí oṣù Abibu, kí o sì máa pa àjọ ìrékọjá mọ́ sí Olúwa Ọlọ́run rẹ. Nítorí pé lé oṣù Abibu lé Olúwa Ọlọ́run rẹ mú ọ láti ilẹ̀ Íjíptì jáde lé òru. Èyí ni àṣẹ tí a pa fún wọn. Ṣùgbọ́n ohun tí ó jẹ́ kí a pa àṣẹ yìí fún wọn ni pé kí ìbùkún tí ó wà ní irú àjọ ìrékọjá bẹ́ẹ̀ kí ó lè jẹ́ tiwọn.
awon won yi ti oye ko ye dara dara won be si ni pa mo sugbon ibukun ti o ye ki o je ti won ko je ti won ohun ta se nso eleyi ni wo pe ki awon anfani won yi ki won ki o ma ba re wa koja bi o ba wo chronicle keji ori ogbon lati ese iketa dilogun nitori opolopo le o wa ninu ijo eniyan na ti ko ya ara won simimo nitori na ni awon mo lefi se ntoju ati pa eran ire koja fun lukuluku eni ti o se alaimo lati ya simimo si olowa opolopo eniyan ani opolopo ninu Ephraim ati Manase Isakari ati Sebuloni ko sawe ara won mo sibe won je ire koja na ki se gege bi ati ko eje ki oye wa wipe bi awon mo Israel won yi bi won ti le npa ajo ire koja mo awon ibukun ti o ye ki o je ti won ko je ti won nitori wipe won pa mo ki se gege bi ati ko ninu iwe Marko eni ninu majemu titun ori kerila ese ikini si ikeji Marko ori kerila ese ikini si ikeji o so we pe leyin ojo meji ni ajo ire koja ati ti aiwukara ati awon olori alofa ati awon akowe nwo ona bi won ibati fi etan mu ki won ki o se pa sugbon won wi pe ki se le ojo ajo ki ariwo ki o ma ba wa ninu awon eniyan titi igbati Jesu Christi pe wa se aye yi ni awon mo Israeli ni won si npa ajo ire koja mo sugbon etan tabi agabagebe tabi iwa buburu ti o po ni o kun owo won eyi ni o je ki anfani ti o po yanturo ti ibade ba won ki o po won koja ohun ti a fi so yi ni wepe ki o ma se si enikeni ninu owa ti yo wa sihin lasan adura mi ni wepe gege bi o ti n gbo oro yi iye ti o wa ninu oro na yo je ti re iwosan ati ibukun ti o wa ninu oro na yo je ti re ati ri wepe awon omo Israeli won yi bi o ti le je wepe a se ilana fun won eti ba fun won ni anfani ati ibukun awon nkan won yi ko je ti won nitori wepe won ko fiye si awon afiye si ti o po ti o ye ki o je ti won nitori be bi a se nsoro Olorun yi je ki o ye wepe opolopo ti won wa sihin ni won ma n padanu ore ofe ati ibukun ti o ye ki o je ti won nitori wepe won ki peti sile lati gbo ati lati mo ohun ti Olorun beere lowo won nisinsin je ki a pada lo si Exodus ori kejila lati ese ikini Exodus ori kejila lati ese ikini Oluwa si so fun Mose ati Aaroni ni ile Egypt pe kin to tesiwaju je kin so eleyi fun o we pe nigbakugba ti o ba ri ninu oro Olorun we pe Oluwa si so pe yala o n ba Mose soro tabi o n ba Aaroni soro tabi Elijah tabi Elisha ni o n ba soro tabi Dafidi tabi Danieli tabi enikeni bi o ba ti n ri wi pe Oluwa si so pe lesekese le o ye ki o san sokoto re tabi ki o sun araki nitori pe oro ti Olorun ba so yo se yebiye fun wa bi abakogbon ti a se tele ohun ti o n so nihin yi ni a ri wipe eyi ki se oro Mose tabi oro ti Aaroni tabi oro lati enu enikeni o n so wipe eyi ni oro Olowa si Mose si Aaroni si awon omo Israeli ati si Oloni pelu ni akoko yi won wa ninu ile Egypt eyi ni a fi so wipe Olowa si so fun Mose ati Aaroni ni ile Egypt pe kini itumo yi jasi nigba ti a so wipe won wa ni ile Egypt e so wipe won wa ninu isinru won wa ninu iponju
lásìkò tí wọ́n wà nínú ìpọ́njú ni olúwa ń bá mose sọ̀rọ̀ wípé kí wọn kí ó lọ bá àwọn ọmọ israeli láti bá wọn sọ̀rọ̀ láti jẹ́ kí wọn kí ó mọ ọ̀nà tí wọ́n lè kúrò nínú ìṣèrú ohun tó máa ń ṣe wá láàánú ni wípé àwọn ẹlòmíràn nígbà tí wọ́n bá wà ní ilẹ̀ egypt nínú ìpọ́njú nínú wàyà ẹ̀jà ńlá pẹ̀lú èṣù àti àwọn ọmọ ogun rẹ̀ bí a bá ń sọ̀rọ̀ olúwa fún wọn bí a bá ń jẹ́ kí ó tó wọn létí ohun tí yóò gbà wọ́n là kúrò nínú ipò òṣì tàbí inú ìpọ́njú tí wọ́n wà wọ́n a máa sọ wípé àwọn kò ráyè láti gbọ́ ọ̀rọ̀ ọlọ́run nítorí wípé ìpọ́njú wà lára wọn tàbí ní ìdílé wọn rántí wípé nígbà tí àwọn wọ̀nyí wà ní ilẹ̀ egypt nínú ìpọ́njú ńlá ni ọlọ́run sọ fún mose àti aaroni láti lọ sọ fún wọn ọ̀rọ̀ ìgbàlà ọ̀rọ̀ tí yóò mú wọn kúrò ní ilẹ̀ egypt jẹ́ kí ó ti yọ wípé bí a bá ń sọ nípa ilẹ̀ egypt ó jẹ́ ilẹ̀ tí ó kún fún ìbọ̀rìṣà ní ìgbésí ayé tí wọ́n wà yìí tí wọ́n sì wà nínú ìsìnrú àti ìpọ́njú àti nínú àyíká wọn tí wọ́n ní àwọn abọ̀rìṣà nígbà náà ni olúwa bá wọn sọ̀rọ̀ ó rán mose àti aaroni sí wọn ó ṣeéṣe wípé ìdílé tí ó ti jáde àwọn tí ó wà ní àyíká rẹ ó ṣeéṣe wípé kí wọn kí ó jẹ́ abọ̀rìṣà ní ìgbà tí ó sì wà ní irú ipò bẹ́ẹ̀ ni ọlọ́run ránṣẹ́ sí ọ wípé kí o gbọ́ ọ̀rọ̀ ìdáǹdè ọ̀rọ̀ ìgbàlà ọ̀rọ̀ tí ń túni sílẹ̀ ọ̀rọ̀ tí ń ṣàánú fúnni ọ̀rọ̀ tí wo ní sàn olúwa sì sọ fún mose àti aaroni ní ilẹ̀ egypt ó ṣeéṣe wípé ìwọ náà pàápàá wà ní ilẹ̀ egypt ó jẹ́ bí ẹrú fún èṣù fún àwọn ẹmẹ̀wà tàbí àwọn ọmọ ogun rẹ̀ tàbí àìsàn ni ó fi ilé rẹ̀ ṣe ibùjókòó tàbí ó ṣeéṣe kí ó jẹ́ wípé àwọn alálòpọ̀ àyídà ilẹ̀ egypt ni ó ń kó tì ọ́ ní ipò yìí kan náà ni àwọn ọmọ ìsírẹ́lì wà tí olúwa fi ránṣẹ́ sí wọn bí o bá wà nínú ìpọ́njú tàbí àwọn alálòpọ̀ àyídà àwọn ẹlẹ́bọlógún ayé yìí ni ó yí ọká ni wọ́n rọgbà yí ọká tí wọn kò jẹ́ kí ayé rẹ kí ó ní ojútùú ohun tí a ń sọ fún ọ ni wípé nígbà tí o bá tẹ́tí sílẹ̀ gbọ́ ọ̀rọ̀ ọlọ́run ìdáǹdè yóò dé bá ọ ìgbàlà yóò dé bá ọ yóò sì tú ọ sílẹ̀ kúrò nínú ìdè tí ó wà olúwa sì sọ fún mose àti aaroni ní ilẹ̀ egypt pé jẹ́ kí a béèrè lọ́wọ́ ara wa bí àwọn mose àti aaroni bí wọ́n bá sọ wípé wọn kò ráyè fún ọ̀rọ̀ ọlọ́run kí ni ìbàjẹ́ ìní wọn kí ni ìbàjẹ́ ìní àwọn ọmọ ìsírẹ́lì ní àkókò yìí ohun tí a máa ń rí ni wípé àwọn púpọ̀ tí wọ́n wà ní àìríjẹ àìrímu àìnítọ́jú àìnílé tán máa gbé wọ́n máa ń sọ fún wa wípé àwọn kò ráyè nísinsìnyí fún ọ̀rọ̀ ọlọ́run àwọn kò ráyè nísinsìnyí fún ìsìn ọlọ́run àwọn kò ráyè nísinsìnyí fún àdúrà rántí wípé bí àwọn wọ̀nyí bá sọ wípé àwọn kò ráyè nípa àdúrà gbígbà nípa ọ̀rọ̀ ọlọ́run gbígbọ́ nípa àti sin ọlọ́run wọn ìbá wà nínú òṣì àti ìpọ́njú wọn síbẹ̀ ṣùgbọ́n ọpẹ́ ni fún ọlọ́run wípé bí ọlọ́run ti ń sọ̀rọ̀ bẹ́ẹ̀ ni mose ń gbọ́ bí ọlọ́run ti ń sọ̀rọ̀ bẹ́ẹ̀ ni aaroni ń gbọ́ mo ń bẹ̀bẹ̀ lọ́dọ̀ ọlọ́run wípé ohunkóhun tí ó di wá létí ohunkóhun tí kò ní jẹ́ kí a gbọ́ ọ̀rọ̀ ọlọ́run ní àgbọ́yé kí ọlọ́run kí ó bá wa mú o kúrò ní orúkọ jésù ní ẹsẹ̀ ìkejì oṣù yìí ni yóò jẹ́ àkọ́kà oṣù fún yín òun ni yóò sì ṣe ìkíní oṣù ọdún fún yín àwọn yìí ti wà ní ilẹ̀ egypt láti ìran dé ìran fún ọdún púpọ̀ ó dàbí ẹni wípé gbogbo ọdún tí wọ́n ti lò ní ilẹ̀ egypt kò ṣe àǹfààní kankan fún wọn ó dàbí ẹni wípé nínú ìsìnrú wọn nínú ìyà tàbí ìpọ́njú wọn nínú àwọn ẹ̀dùn tí wọ́n ti là kọjá ó dàbí ẹni wípé wọ́n ti fi gbogbo àkókò ṣòfò pátápátá bẹ́ẹ̀ ni ìgbésí ayé ẹlẹ́ṣẹ̀ rí nítorí pé láìmọ jésù ò ní ìyè láìmọ jésù ó dàbí ẹni wípé o wà nínú ayé o ń fi àkókò ṣòfò ní àkókò yìí tí ọlọ́run fẹ́ ṣe ìlànà ìgbàlà wọn ìlànà ìdásílẹ̀ àti ìdáǹdè wọn ni ọlọ́run sọ fún wọn wípé ní oṣù yìí gan-an tí a ó dá wọn sílẹ̀ tí a ó gbà wọ́n là ni yóò jẹ́ àkọ́kà oṣù fún wọn
ati ni osu ni o je osu ikini fun won ni ojo ti o ba ba Jesu pade ni ojo na ni iye aini pekun igbesi aye to to igbesi aye rere igbesi aye to sanfani yo de ba igbesi aye re ni akoko na ni olorun ran Mose ati Aaroni si awon omo Israeli eyi ni ilana ti o fi le won lowo lati ese ikerin bi awon ara ile na ba si kereju iwon odo agutan na lo ki ohun ati aladugbo re ki o somo ti o somo eti ile re ki o mu gege bi iye awon okan na olukuluku ni iwon ije re ni ki esiro odo agutan na ailabuko ni ki odo agutan yin ki o je ako olodun kan eyin o mu ninu agutan tabi ninu eworẹ eyin o fi pamọ titi di ijo kerinla osu na gbogbo agbajo ijo Israeli ni yo se pa li asale won o mu ninu eje na won o se fi to ara opo iha mejeji ati sara aterigba ile won ni ninu eyi ti won o je won o si je eran na ti a fi na sun le oru na ati akara ewo ewe be kikoro ni ki ni won o fi je eyi ni ilana ti a fun awon omo Israeli ti a npe ni ajo ire koja ohun ti a so fun ni wipe idajo nbo lori awon elese ti o wa ni ile Egypt ki idajo yi ki o le re won koja ki awon iponju la won yi ki o le re awon omo Israeli koja oni a so fun wi pe o ye ki won ki o mu odo agutan kan jade odo agutan yi lati je alaile ri oni lati je eyi ti o mo oni lati je eyi ti o se iteogba ni waju olowa a se so fun wi pe won o pa odo agutan na pe bi a ba ti pa a o gba eje re sinu awo koto leyin igba na le o fi ewe hisopo a o te bo inu eje na a o si fi won aterigba ile won ati opo mejeji ti o wa ni enu ona ile won ni won yi ni bi won ba se be eyi o je ki o mu oda won loju wi pe bi apanirun ba tin la ile Egypt koja wi pe apanirun yi koni de odo won wo ese ikokanlelogun titi de iketalelogun oni nigba na ni Mose pe gbogbo awon agba Israeli o si wi fun pe e jade lo imo odo agutan fun ara yin gege bi idile yin ki ese pa ire koja na eyin o si mu idi ewe hisopo e o tebo eje

méjì. Olúwa yóò sì ré kọjá ẹnu ọ̀nà náà, kí yóò sì jẹ́ kí apanirun kí ó wọlé yín wá láti kọlù yín. Èyí ni ìlérí tí a fún wọn, wípé nígbà tí apanirun bá rí ẹ̀jẹ̀ náà, kí ó jẹ́ kí ó lè wọlé láti pa wọ́n run, láti dá wọn lẹ́jọ́, kí ó jẹ́ kí ó lè wọlé láti ṣe wọ́n lọ́ṣẹ́. Báyìí ni àwọn ọmọ Ísírẹ́lì ṣe. Èyí ni ó fún wọn ní ìgbàlà kíkún, tí ó sì jẹ́ kí wọn kí ó bọ́ lọ́wọ́ apanirun tí ó la ilẹ̀ Egypt kọjá. Ọmọ Ísírẹ́lì àti ọ̀pọ̀ àwọn ẹlẹ̀sìn lónìí ni ó ń pàdánù ìbùkún Ọlọ́run, nítorí pé wọn kò ṣe àfiyèsí gbogbo ohun tí Ọlọ́run pa láṣẹ fún wọn kí ìbùkún wọ̀nyí kí ó lè jẹ́ ti wọn. Ẹ jẹ́ kí a wò ní fínífíní àwọn ohun mẹ́fà tí a lè rí kẹ́kọ̀ọ́ nínú rẹ̀, àwọn àfiyèsí tí a kò gbọdọ̀ gbójú fò dá. Ìkíní ni wípé a ó pa ọ̀dọ́ àgùntàn. Èyí ni ó jẹ́ fún ìgbàlà wọn, rántí wípé bí ọ̀dọ́ àgùntàn ti lè jẹ́ aláìlábàwọ́n, aláìléèrí, bí a kò bá pa ọ̀dọ́ àgùntàn náà, apanirun yóò wọlé tọ̀ wọ́n lọ. Bí kìí bá ṣe nítorí ikú ọ̀dọ́ àgùntàn náà, àwọn wọ̀nyí ìbá kú pátápátá sínú àwọn ìsìnrú àti ìpọ́njú tí wọ́n wà ní ilẹ̀ Egypt. Wò ó ní Exodus lẹ́ẹ̀kan sí i. Exodus orí 12 láti ẹsẹ̀ 6. Ẹ̀yin ó sì fi pamọ́ títí di 14 oṣù náà. Gbogbo àgbájọ ìjọ ni yóò sì pa á lé àṣálẹ́. Rántí wípé ní pípa ọ̀dọ́ àgùntàn náà ni yóò mú ẹ̀ṣẹ̀ wọn kúrò, ni yóò mú àìṣedédé àti ìpọ́njú wọn kúrò. Èyí ni à ń tọ́ka sí Jésù, wípé ọ̀dọ́ àgùntàn náà tí ó jẹ́ olùgbàlà fún wa, tí ó jẹ́ ẹni tí ó dá wa sílẹ̀ kúrò nínú ìpọ́njú, òun ni Jésù Kristì Olúwa wa. Wò ó láti Jòhánù orí 1 ẹsẹ 21. Ní ijọ́ kejì, Jòhánù rí Jésù ń bọ̀ wá sọ́dọ̀ rẹ̀. Ó wípé, wò ó, ọ̀dọ́ àgùntàn Ọlọ́run, ẹni tí ó kó ẹ̀ṣẹ̀ ayé lọ. Àwọn mìíràn máa ń sọ fún wa wípé wọ́n gba Jésù gbọ́ gẹ́gẹ́ bí olùkọ́ni ńlá, ṣùgbọ́n rántí, kìí ṣe ìkọ́ni rẹ̀ nìkan ṣoṣo ni ó fún wa ní ìgbàlà, bí kìí ṣe wípé ikú rẹ̀ fún wa lórí àgbélébòó. Àwọn mìíràn máa ń sọ wípé wọ́n gba Jésù gẹ́gẹ́ bí wòlíì ńlá, ṣùgbọ́n kìí ṣe ìríran tàbí ìsọtẹ́lẹ̀ tàbí ìwàásù tí Jésù Kristì ṣe gẹ́gẹ́ bí wòlíì ni ó ń fún wa ní ìgbàlà, bí kìí ṣe nípa ikú rẹ̀ ní orí igi àgbélébòó. Tí pé lásìkò ayé àwọn ọmọ Ísírẹ́lì, bí kìí bá ṣe wípé a pa ọ̀dọ́ àgùntàn náà, wọn kì bá lè ní ìgbàlà tàbí ìdásílẹ̀ lọ́wọ́ apanirun tí ó la ilẹ̀ Egypt kọjá. Wò ó ní Kọ́rintì 1 orí 5 ẹsẹ 7. Ó ní, nítorí náà ẹ mú ìwókàrà àtijọ́ kúrò nínú yín, kí ẹ̀yin kí ó lè jẹ́ ìyẹ̀fun titun gẹ́gẹ́ bí ẹ̀yin ti jẹ́ àìwókàrà, nítorí a ti fi ìrékọjá wa àní Kristi rúbọ fún wa. Jẹ́ kí ó yẹ wípé Jésù Kristi ni ọ̀dọ́ àgùntàn yìí ń tọ́ka sí, àti ikú rẹ̀ fún wa ní orí igi àgbélébòó. Ẹ̀jẹ̀ rẹ̀ tí a ta sílẹ̀, òun ló gbà wá lọ́wọ́ ẹ̀ṣẹ̀, tó gbà wá nínú àìsàn, tó gbà lọ́wọ́ ìpọ́njú, tó gbà lọ́wọ́ inúnibíni láti ọ̀dọ̀ èṣù, tó gbà lọ́wọ́ wàhálà tí àbákọ́sí, tó sì gbà lọ́wọ́ ìdájọ́ ayérayé tí ń bọ̀ lórí àwọn ẹlẹ́ṣẹ̀. Àfiyèsí kejì tí ó yẹ kí a ní ni wípé ọ̀dọ́ àgùntàn yìí ní láti wà ní aláìlábùkù. Ọ̀dọ́ àgùntàn tí a ń sọ nípa rẹ̀ yìí ní láti wà láì ní àbùkù kankan rárá. Tó padà sí Exodus orí 12 ẹsẹ 5. Exodus orí 12 ẹsẹ 5. Ó ní, àìlábùkù ni kí ọ̀dọ́ àgùntàn yín kí ó jẹ́ akọ ọlọ́dún kan. Ẹ̀yin ó mú un nínú àgùntàn tàbí nínú ewúrẹ́. Ohun tí Ọlọ́run bèèrè lọ́wọ́ ọmọ Ísírẹ́lì.

wípé bí wọn bá fẹ́ ní ìgbàlà kúrò nínú ìpọ́njú tí ó wà ní ilẹ̀ Íjíptì, wọ́n ní láti mú ọ̀dọ́ àgùntàn tí kò lábòkù rárá. Èyí ń tọ́ka sí Jésù Kristì, nítorí pé Jésù Kristì ni ẹni náà tí ó wà ní àìlábòkù kankan. Bí o bá wo ìgbésí ayé Kristì láti ìbẹ̀rẹ̀ dé òpin, ó rí wípé kò sí ẹ̀ṣẹ̀ kankan ní ìgbésí ayé rẹ̀. Ó ní ọ̀dọ́ àgùntàn tí ó kó fún wa, ọ̀dọ́ àgùntàn tí kò lábòkù. Èyí ni Hebrew ń tọ́ka sí ní orí keje. Hebrew orí keje láti ẹsẹ̀ ìkẹrìndínlọ́gbọ̀n. Nítorí pé irú olórí àlùfáà bẹ́ẹ̀ ni ó yẹ wá, mímọ́, àìlẹ́gàn, àìléèrí, tí a yà sí ọ̀tọ̀ kúrò nínú ẹlẹ́ṣẹ̀, tí a sì gbéga ju àwọn ọ̀run lọ. Èyí ni ẹ̀jẹ̀ Jésù Kristì ṣeṣe iyebíye fún wa. Èyí ni ó fi jẹ́ wípé ẹ̀jẹ̀ iyebíye yìí ni a fi ń gbà wàhálà kúrò lọ́wọ́ ìdájọ́ Ọlọ́run. Nínú Pétérù kìíní orí kìíní, ẹsẹ̀ ìkọkàndínlógún, Pétérù kìíní orí kìíní, ẹsẹ̀ ìkọkàndínlógún, kò ṣe pé bí kò ṣe ẹ̀jẹ̀ iyebíye bí ti ọ̀dọ́ àgùntàn tí kò lí àbòkù, tí kò sì lí àbàwọ́n, àní ẹ̀jẹ̀ Kristì. Àwọn ẹlòmíràn máa ń gbẹ́kẹ̀lé àwọn olùdásílẹ̀ ilé ìsìn wọn, rántí wípé gbogbo ẹni tí a bí láti inú obìnrin ẹlẹ́ṣẹ̀ ni. Nítorí bẹ́ẹ̀ kò sí olùdásílẹ̀ ẹ̀sìn, olùdásílẹ̀ ìjọ, tàbí olùdásílẹ̀ tàbí ẹnikẹ́ni níbikíbi tí ó wà ní àìlábàwọ́n, àìléèrí, àìlẹ́gàn. Nítorí bẹ́ẹ̀ ni ó fi jẹ́ wípé Jésù Kristì nìkan ṣoṣo, ó ní ọ̀dọ́ àgùntàn aláìlábòkù, ẹni tí ó lè kó ẹ̀ṣẹ̀ wa lọ. Sì rántí wípé nígbà tí a kan Jésù Kristì mọ́ àgbélébùú, a ṣe èyí ní àkókò ìrékọjá lásìkò àwọn ọmọ Ísíráẹlì. Rántí ní ẹ̀kẹta wípé àfiyèsí kẹta tí ó yẹ kí a ní, wo Exodus orí kejìlá ẹsẹ̀ ìkẹrìndínláàádọ́ta. Exodus orí kejìlá ẹsẹ̀ ìkẹrìndínláàádọ́ta ní ilé kan lẹ́ ó jẹ́, ìwọ kò gbọdọ̀ mú nínú ẹran ara rẹ̀ jáde sóde kúrò nínú ilé náà, bẹ́ẹ̀ ni ẹ̀yin kò gbọdọ̀ fọ́ ọ̀kan nínú egungun rẹ̀. Ẹ̀yin kò gbọdọ̀ fọ́ ọ̀kan nínú egungun rẹ̀. Ta ni èyí ń tọ́ka sí? Nítorí pé a ń kẹ́kọ̀ọ́ nípa ọ̀dọ́ àgùntàn tí a pa ní àsìkò ìgbésí ayé àwọn ọmọ Ísíráẹlì, nípa ẹsẹ̀ yìí tó jẹ́ pé wọ́n ní ìgbàlà, wọ́n ní ìdáǹdè, a sì gbà wọ́n kúrò nínú ìpọ́njú ńlá tí ó wà ní ilẹ̀ àwọn ará Íjíptì ní àkókò náà. A sọ wípé ọ̀dọ́ àgùntàn yìí tí a fi robọ fún wọn, wọn kò gbọdọ̀ fọ́ egungun rẹ̀. Ta ni èyí ń tọ́ka sí? Jẹ́ kí a wo Jòhánù orí ìkọkàndínlógún ẹsẹ̀ kẹtàlélọ́gbọ̀n. Ṣùgbọ́n nígbà tí wọ́n dé ọ̀dọ̀ Jésù, wọ́n tí wọ́n sì rí i pé ó ti kúná, wọn kò ṣẹ́ egungun itan rẹ̀. Kí ni ìtumọ̀ èyí? Ẹsẹ̀ ìkẹrìndínlógójì. Nǹkan wọ̀nyí sì ṣe kí ìwé mímọ́ kí ó lè ṣẹ, tí ó wípé a kì yóò fọ́ egungun rẹ̀. Èyí ni ó jẹ́ kí ó dá wa lójú wípé Jésù Kristì ni ọ̀dọ́ àgùntàn náà. Nítorí wípé àwọn àfiyèsí púpọ̀ tí ó wà nínú Májẹ̀mú láéláé, àwọn wọ̀nyí ni a rí nínú Májẹ̀mú tuntun tí ó ń tọ́ka sí Jésù Kristì, ẹni tí ó kú fún wa láti yọ wá kúrò nínú Íjíptì, láti yọ wá kúrò nínú ìpọ́njú, láti yọ wá kúrò nínú ayé, láti mú wa kúrò nínú òkùnkùn tàbí àwọn nǹkan tí ó wà nínú ayé. Àfiyèsí kẹrin, ẹ̀jẹ̀ tí a ta sílẹ̀ yìí kò tó. Bí kì í bá ṣe wípé a fi ìgbàgbọ́ wọ́n ẹ̀jẹ̀ náà sí àtẹrígbà àti òpó ilé náà. Mo sọ fún ọ ní ìṣáájú wípé a ní láti pa ọ̀dọ́ àgùntàn náà, ṣùgbọ́n èyí kò tó. Ìkejì ó pé ọ̀dọ́ àgùntàn náà láti jẹ́ aláìlábòkù, aláìléèrí, aláìlẹ́gàn.
èyí kò tó. Ìkẹta wípé a kò fọ egungun rẹ̀. Ṣùgbọ́n ní ìtẹ̀síwájú ni a ń sọ fún wa wípé bí ẹ̀jẹ̀ yìí bá wà nínú àwo kòtò, bí a kò bá fi ẹ̀jẹ̀ náà sí àtẹrígbà ilé wọn, bí a kò bá fi ẹ̀jẹ̀ náà sí àwọn òpó ilé wọn, síbẹ̀síbẹ̀ bí ó tilẹ̀ jẹ́ wípé a ti pa ọ̀dọ́ àgùntàn náà, bí ó tilẹ̀ jẹ́ pé a ti gba ẹ̀jẹ̀ rẹ̀ sí ibì kan, bí ó tilẹ̀ jẹ́ wípé a ti ṣe àwọn nǹkan wọ̀nyí gẹ́gẹ́ bí ìlànà ọ̀rọ̀ Ọlọ́run, bí a kò bá lo ẹ̀jẹ̀ yìí gẹ́gẹ́ bí Ọlọ́run ti pa á láṣẹ, síbẹ̀síbẹ̀ àwọn ènìyàn wọ̀nyí ìbá ṣe ìgbé pátápátá. Wo Exodus 12 láti ẹsẹ̀ 22. Ẹ̀yin ó sì mú ìdì ewé hisopo, ẹ ó sì fi bọ ẹ̀jẹ̀ tí ó wà nínú àwo kòtò, ẹ ó sì fi ẹ̀jẹ̀ náà tí ó wà nínú àwo kòtò kún ara àtẹrígbà àti òpó ìhà méjèèjì. Ẹnikẹ́ni nínú yín kò gbọdọ̀ jáde láti ẹnu ọ̀nà ilé rẹ̀ títí yóò fi di òwúrọ̀, nítorí tí Olúwa yóò kọjá láti kọlu àwọn ará Íjíbítì. Nígbà tí ó bá sì rí ẹ̀jẹ̀ náà lára àtẹrígbà àti lára òpó ìhà méjèèjì, Olúwa yóò sì ré kọjá ẹnu ọ̀nà náà, kí ó sì jẹ́ kí apanirun kí ó wọlé yín wá láti kọlu yín. Ohun tí a sọ ni wípé nítòótọ́ ni Jésù Kristi ti kú, nítòótọ́ ni ó ti ta ẹ̀jẹ̀ rẹ̀ sílẹ̀, ṣùgbọ́n ó kù sọ́wọ́ rẹ̀ láti fi ìgbàgbọ́ rọ̀ mọ́ Jésù àti láti fi ìgbàgbọ́ wẹ̀ nínú ẹ̀jẹ̀ Jésù, kí àmì ẹ̀jẹ̀ Jésù kí ó lè wà lé ọkàn rẹ̀ tàbí lé ara rẹ̀. Ní Hebrew 11 ẹsẹ̀ 22 ni a sọ wípé nípa ìgbàgbọ́ lé ó dá àsè ìrékọjá sílẹ̀ àti ìbòwọ́n ẹ̀jẹ̀, kí ẹni tí ń pa àwọn àkọ́bí ọmọ kí ó má bàa fi ọwọ́ kàn wọ́n. Nípa ìgbàgbọ́ lé a dá nǹkan wọ̀nyí sílẹ̀, nípa ìgbàgbọ́ lé a fi àwọn ẹ̀jẹ̀ wọ̀nyí kún àtẹrígbà ilé àti òpó méjèèjì tí ó wà ní ẹnu ọ̀nà. Nípa ìgbàgbọ́ ni wọ́n dúró nínú ilé níbi tí àmì ẹ̀jẹ̀ náà wà. Nípa ìgbàgbọ́ ni wọ́n gbé gbogbo àwọn ìṣísẹ̀ wọ̀nyí kí olùpanirun kí ó má bàa wọlé tọ̀ wọ́n lọ. Èyí sì já sí fún wa wípé àwa pàápàá níwọ̀n ìgbà tí a ti mọ̀ wípé a ti pa Jésù Kristi, a ti ta ẹ̀jẹ̀ rẹ̀ sílẹ̀, ó jẹ́ ojúṣe wa láti ní ìgbàgbọ́ nínú ẹ̀jẹ̀ náà. Nítorí nípa ìgbàgbọ́ yìí nínú ẹ̀jẹ̀ Jésù Kristi ni a lè fi ní ìgbàlà tàbí ìdáǹdè tàbí ìpamọ́ tàbí ìwòsàn. Jẹ́ kí ó yé ọ wípé bí kì í bá ṣe wípé o gbàdúrà, o jẹ́wọ́ àwọn ẹ̀ṣẹ̀ rẹ fún Ọlọ́run, o sì sọ fún Ọlọ́run wípé o ṣe ọláàánú wípé o ti jẹ́ ẹlẹ́ṣẹ̀ tí ó ború jù, o sì sọ fún Ọlọ́run wípé o gbàgbọ́ nínú ẹ̀jẹ̀ Jésù Kristi tí a ta sílẹ̀ fún ọ, bí kì í bá ṣe wípé o ṣe bẹ́ẹ̀, apanirun yóò wọ ilé rẹ. Bí kì í bá ṣe wípé o gbàgbọ́ nínú ẹ̀jẹ̀ Jésù Kristi, ìdájọ́ ayérayé yóò tọ́ wá pẹ̀lú. Ṣùgbọ́n bí o ti ń sọ fún Ọlọ́run wípé o gbàgbọ́ nínú ẹ̀jẹ̀ Jésù Kristi tí a ta sílẹ̀ fún ọ, lọ́gán ni ẹ̀jẹ̀ yóò wé ọkàn rẹ mọ́, tí a ó mú ẹ̀ṣẹ̀ rẹ kúrò, tí ìgbàgbọ́ yìí yóò sọ di ènìyàn ọ̀tọ̀. Ẹni tí ó ní ìgbàlà Ọlọ́run nínú lọ́kàn ní ilé rẹ̀. Ìkarùn-ún, jíjẹ ẹran ọ̀dọ́ àgùntàn náà. Àkókò kò sí fún wa láti ka ọ̀pọ̀lọpọ̀ ibi tí ó yẹ kí a kà, ṣùgbọ́n rántí wípé a sọ fún wọn wípé wọ́n ní láti jẹ ẹran ara ọ̀dọ́ àgùntàn náà. Wo Exodus 12 ní ẹsẹ̀ 8, wọ́n ó sì jẹ ẹran náà tí a fi iná sun lé òru náà, àti àkàrà àìwú, ewébẹ̀ kíkorò ni kí wọn kí ó fi jẹ ẹ́. Kí ni ìtumọ̀ èyí? Wípé wọ́n ó jẹ ọ̀dọ́ àgùntàn náà. Rántí pé ọ̀dọ́ àgùntàn já sí Jésù Kristi.
o n toka si Jesu Kristi fun wa ki wa ni itumo wi pe won ni lati je odo agutan na o Johanu ori kini lati ese kini le atete ko se le oro wa oro si wa pelu olorun olorun si le oro na ese kerin la oro na le o di ara o si n ba wa gbe awa si n wo ogo re ogo bi ti omo bibi kan soso ati lodo lati odo baba wa o kun fore ofe ati otito itumo wi pe ki a je odo agutan na ni wi pe oro ti o so fun wa awon alaye ti o se ni kikun fun wa wi pe ki a gba awon oro won yi sokan nitori pe o so ni ori kefa Johanu ese keta le ni ogota ori kefa ti Johanu ese keta le ni ogota emi ni nso ni di aye ara ko ni ere kan oro won ni ti mo so fun yin emi ni iyesi ni oro olorun ti an so fun wa lati enu Jesu Kristi oro olorun ti o ranse si wa onu ye ki agba si okan wa eyi ni o n toka si wi pe bi ati wa labe ami eje Jesu Kristi nipa igbagbo be ni an lati fi odiwon aye wa si oro olorun be ni an lati fi oro olorun se odiwon igbesi aye wa o n so fun wi pe oro na ti emi so fun yin iyi ni o ni emi si ni pelu ikefa ni we pe won ni lati je akara aiwo pelu re gbogbo yi ni ati ka fun wa ni exodo ori kejela a si ti ka fun wa ninu korinti kini ori karun korinti kini ori karun lati ese ikeje si ikejo lati je akara aiwo korinti kini ori karun lati ese ikeje nitori na e mu iwokara atijo kuro ninu yin ki eyin ki o le je iyefun titun gege bi eyin ti je aiwokara nitori ti ati fi ere koja wa ani Kristi robo fun wa nitori na e je ki a se ajo na ki se pelu iwokara atijo be ni ki se pelu iwokara aran kan ati iwa buburu bi ko se pelu aiwokara ododo ati otito opolopo ni won ma nlo si lesin ti won ma so wi pe won gbagbo ninu eje Jesu sugbon iwa buburu eyi ti a n pe ni iwokara atijo o wa ni igbesi aye won aran kan tabi ki a ma huwa ti ko ba bibeli ti ko ba oro olorun mu eyi si wa ni igbesi aye won sugbon a so fun wi pe bi a ba fe je anfani ti a si fe ni ibukun ti o wa ninu ere koja ti a n ko nipa re loni wi pe a ni lati je eni ti o ko ese sile wi pe aiwokara aran kan iwa boboro agbere panshaga ole opopo oju kokoro awon nkan wonyi ko gbodo si ni igbesi aye wa bi a ba ti se awon afiyesi wonyi ki wa ni awon anfani ati ibukun ti o wa lori wa bi a ba wa labe eje odo agutan ni kiakia je ki a wo exodo ori kejila lekan si lati ese iketala oni eje na ni yo se ami fun yin lara ile ti eyin gbe wa nigbati emi ba si ri eje na nigbati emi ba si ri eje na ko so wi pe nigbati emi ba ri ise ododo ara eni oni nigbati emi ba si ri eje na ko so wi pe nigbati mo ba ri ise anu ti o nse fun awon alagbe o ni nigba ti mo ba ri eje na ko so ti omi adura tabi abela o ni nigba ti mo ba ri eje na ko so nipa aso funfun nigba ti mo ba ri eje na ko so nipa ki a je elese lasan o ni nigba ti mo ba ri wi pe oni igbagbo ninu eje Jesu Kristi ti a ta sile nigba ti emi ba si ri eje na emi o re yin koja iyonu tabi iponju tabi idamu ti o wa lori awon ti o wa ninu aye iyonu na ki yo si wa sori yin lati run yin nigba ti mo ba kolu ile Egypt
ẹni tí kò wá sí lábẹ́ ààbò ẹ̀jẹ̀ Jésù, ó dàbí ẹni tí ó ń gbé ilé kan, ilé tí kò ní ilẹ̀kùn, ilé tí kò ní fèrèsé, ilé tí kò ní òrùlé. Kí ni a ti mọ irú ẹni bẹ́ẹ̀ sí? Irú ẹni bẹ́ẹ̀ yóò wà nínú ewu púpọ̀. Ìkíní, ewu olè, nítorí wípé kò sí ilẹ̀kùn, kò sí fèrèsé, nítorí bẹ́ẹ̀ yóò rọrùn fún olè láti wọlé. O jẹ́ mọ̀ wípé bí o bá sí lábẹ́ ẹ̀jẹ̀ Jésù Kristì, olè tàbí apanirun ni, èyí tí a ń pè ní Sàtánì, yóò lè wọlé, yóò sì lè máa ṣe gudugudu méje ní ìgbésí ayé rẹ, yóò máa dà ọ́ láàmú, yóò máa pọ́n ọ lójú, nítorí pé o kò sí lábẹ́ òrùlé tàbí lábẹ́ ààbò tí ó wà nínú ẹ̀jẹ̀ Jésù Kristì. O jẹ́ bí ẹni tí ń gbé ilé tí kò ní ilẹ̀kùn, tí kò ní fèrèsé, tàbí tí kò ní òrùlé. Irú ẹni bẹ́ẹ̀ tí ó ń gbé irú ilé bẹ́ẹ̀, àwọn ẹranko búburú gẹ́gẹ́ bí ejò, wọ́n lè wọlé, wọ́n sì lè ṣe ọ́ lọ́ṣẹ́. Irú ẹni tí kò sí ní abẹ́ ààbò tí ó wà nínú ẹ̀jẹ̀ Jésù Kristì, ejò láéláé ni. Èyí ni èṣù yóò máa wọlé ní ìgbà gbogbo, pẹ̀lú àwọn ẹ̀mí èṣù yóò máa wọlé. Bí a bá rí ẹni tí ó ń gbé ilé tí kò ní òrùlé, ẹyẹ yóò máa fi ibẹ̀ ṣe ibùgbé. Àwọn àparò tàbí àwọn ẹyẹ mìíràn yóò máa yàgbẹ́ sí irú ilé bẹ́ẹ̀. Bí o bá wo àyíká rẹ, ọ̀pọ̀lọpọ̀ ni ó wà tí wọ́n ń gbé ilé tí kò ní ààbò, ilé tí kò ní òrùlé, ilé tí kò ní fèrèsé, tí ó jẹ́ wípé àwọn ẹyẹ ojú ọ̀run yìí ni a ń fi wé àwọn ẹ̀mí òkùnkùn, ni wọ́n jọba, ni wọ́n ń gbé irú ilé bẹ́ẹ̀. Nípa ariwo wọn, nípa jàǹbá tí wọ́n ń ṣe fún irú ẹni bẹ́ẹ̀, àwọn wọ̀nyí ń jìyà lọ́pọ̀ lọ́pọ̀. Kí ni kí a sọ nípa bí òjò bá ń rọ̀, bí ìjì bá ń jà? Fún ẹni tí ó ń gbé ilé tí kò ní òrùlé tàbí tí kò ní fèrèsé àti ilẹ̀kùn, àjàkálẹ̀ àrùn púpọ̀ ló wà lórí àwọn tí wọn kò mọ Jésù, àwọn tí wọn kò sí lábẹ́ ẹ̀jẹ̀ ọ̀dọ́ àgùntàn náà, nítorí wípé òjò ìdájọ́ Ọlọ́run, òjò àjàkálẹ̀ àrùn, ìjì àìsàn, ó ń jà ní ilé irú ẹni bẹ́ẹ̀. Bí àrá bá sán tí ó ń gbé ilé tí kò ní ilẹ̀kùn, bí àrá bá sán bí tí ó ń gbé ilé tí kò ní fèrèsé tàbí tí kò ní òrùlé, o mọ̀ wípé ikú òjijì kò jìnà sí irú ẹni bẹ́ẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ àwọn tí ó wà nínú ayé ni wọ́n ń fi ara wọn sí abẹ́ ikú òjijì, nítorí wípé kò sí ẹ̀jẹ̀ Jésù tí ó bò wọ́n, kò sí ẹ̀jẹ̀ Jésù tí ó dàbí òrùlé fún wọn. Nítorí bẹ́ẹ̀, kíá ni ó yẹ kí ẹnì kọ̀ọ̀kan wa tí a kò tí ì sí ní abẹ́ ààbò ẹ̀jẹ̀ Jésù, kí a sá wá sí ibi ìtí àánú, kí a jẹ́ kí ẹ̀jẹ̀ Jésù kí ó bò wá, kí a jẹ́ kí ẹ̀jẹ̀ Jésù kí ó pa wá mọ́. Nítorí wípé ẹni tí kò bá sí ní abẹ́ ààbò ẹ̀jẹ̀ Jésù, ó fi ara rẹ̀ sínú ewu àti irú èṣe tí ó ń ṣe irú àwọn ènìyàn bẹ́ẹ̀ kò lóǹkà. Ẹ jẹ́ kí a wo Dáfídì, orin Dáfídì orí 118, orin Dáfídì orí 118. Kí a wo nǹkan tí ó ṣẹlẹ̀ sí àwọn ènìyàn wọ̀nyí ní ẹsẹ̀ 119. Ó mú kíkorò ìbínú rẹ̀ wá sórí, wá sí wọn lára, ìrunú, ìkanú, ìpọ́njú, nípa ríran áńgẹ́lì ibi sínú wọn. Èyí ń sọ nípa àwọn ọmọ Ísírẹ́lì, èyí ń sọ nípa àwọn ọmọ Íjíbítì, ṣègáfà fún mi, àwọn tí kò sí lábẹ́ ẹ̀jẹ̀ ọ̀dọ́ àgùntàn náà. Sọ wípé ohun tí ó jẹ́ ìpín wọn ni ìrunú, ìbínú gbógbóná Ọlọ́run, ìkanú àti ìpọ́njú púpọ̀. Nítorí bẹ́ẹ̀, jẹ́ kí èyí kí ó jẹ́ kí o sáré wá sábẹ́ ààbò tí ó wà nínú ẹ̀jẹ̀ Jésù Kristì, kí ìdáǹdè, ìpamọ́, ìgbàlà Ọlọ́run kí ó lè jẹ́ tirẹ̀. Ìkejì ni wípé àwọn wọ̀nyí tí kò sí ní abẹ́ ààbò tí ó wà nínú ẹ̀jẹ̀ ọ̀dọ́ àgùntàn náà, wọ́n bọ́ sí ìdájọ́. Ìdájọ́ nínú ayé yìí, èyí ni ipa ìkíní, èyí ni ìlépa ìkíní tí ó máa lé wọn bá. Ìdájọ́ ti inú ayé yìí, ìkejì ìdájọ́ nínú ayé tí ń bọ̀. Bí o bá wo Exodus sọ fún wa nínú orí 12 tí a ti kà lẹ́ẹ̀kan, ó sọ wípé ìdájọ́ yóò bá àwọn ọmọ Íjíbítì, wípé a ó pa àkọ́bí gbogbo àwọn ilé wọn.
nítorí bẹ́ẹ̀ bí o bá wá sí abẹ́ ààbò tí ó wà nínú ẹ̀jẹ̀ Jésù, ààbò kúrò nínú ìdájọ́ nínú ayé yìí àti ìdájọ́ nínú ayérayé yóò lè jẹ́ tirẹ̀. Bí a ṣe lè bọ́ lọ́wọ́ ìdájọ́ Ọlọ́run ni pé kí a gba Jésù Kristì gbọ́, kí a ba lè bọ́ lọ́wọ́ ìbínú Ọlọ́run. Ọ̀pọ̀lọpọ̀ ni wọ́n ń ṣe wàhálà nínú ayé yìí tí ó dàbí ẹni wípé nǹkan ò tóra wọn ní ìgbésí ayé wọn. Èrèdí èyí ni wípé ìdájọ́ Ọlọ́run ti ayé ìsinsìnyìí ó wà lórí wọn. Bí wọ́n bá sì kú sí irú ipò bẹ́ẹ̀, ìdájọ́ ayérayé ni ó jẹ ìpín wọn pẹ̀lú. Ìkẹta, a fi ìyàtọ̀ sí àárín àwọn ọmọ Ísíráẹlì àti ti Íjíbítì nípa wípé ẹ̀jẹ̀ ọ̀dọ́ àgùntàn náà ó jẹ́ ààbò fún wọn. Nínú ayé, wàhálà wà, ìpọ́njú wà, àìsàn wà, èṣe jàǹbá púpọ̀ ló wà. Ṣùgbọ́n bí o bá fẹ́ kí ìyàtọ̀ kí ó wà láàrin ìgbésí ayé tirẹ àti ìgbésí ayé àwọn tí ó wà nínú ayé, ìyàtọ̀ tí o lè ní ni wípé kí o wá sí abẹ́ ààbò tí ó wà nínú ẹ̀jẹ̀ Jésù Kristì. Nípa bẹ́ẹ̀ ni àwọn nǹkan tí ń ṣẹlẹ̀ sí àwọn tí ó wà nínú ayé kì yóò lè fi ṣẹlẹ̀ sí ọ. Nínú Exodo orí 15 ẹsẹ 26 ó sì wípé, bí ìwọ ó bá tẹ́tí sílẹ̀ gidigidi sí ohùn Olúwa Ọlọ́run rẹ, tí o bá sì ṣe èyí tí ó tọ́lé ojú rẹ̀, ìwọ tí ìwọ ó bá fetí sí òfin rẹ̀, tí ìwọ ó bá sì pa gbogbo àṣẹ rẹ̀ mọ́, èmi kì yóò fi ọ̀kan nínú àrùn wọn nì tí mo mú wá sára àwọn ará Íjíbítì sí ọ lára, nítorí èmi lé Olúwa tí ó mú ọ lára dá. Àwọn tí ó wà nínú ayé, àìsàn púpọ̀ ni ó wà lára wọn. Àìsàn kò gbóògùn, àìsàn tí pani ló wà lára wọn. Bí ìwọ pàápàá kò bá fẹ́ má jìyà, bí ìwọ pàápàá kò bá fẹ́ ní ìpọ́njú, bí àwọn tí ó wà nínú ayé, ohun tí ó yẹ kí o ṣe ni pé kí o wá sí abẹ́ ààbò tí ó wà nínú ẹ̀jẹ̀ Jésù Kristì. Ìkẹrin, ìwòsàn jẹ́ ti àwọn ọmọ Ísíráẹlì wọ̀nyí, nítorí wípé wọ́n wà lábẹ́ ẹ̀jẹ̀ ọ̀dọ́ àgùntàn náà. Nínú orin Dáfídì lẹ́ẹ̀kan sí, orin Dáfídì orí 95, orin Dáfídì orí 95, 95 ẹsẹ 17, ó sì mú wọn jáde tí àwọn ti fàdákà àti wúrà, kò sì sí àìlera kan nínú ẹ̀yà rẹ̀. Báwo ni ó ṣe ṣeéṣe fún ogunlọ́gọ̀ àwọn ènìyàn wọ̀nyí, ẹgbẹ̀rún lọ́nà mẹ́ta láti wà ní ara dídá ṣáṣá láì ní àìsàn kankan ní àgọ́ ara wọn, nítorí ẹ̀jẹ̀ Jésù tí a fi bọ̀ wọ́n, tí a fi dáàbò bọ̀ wọ́n? Èyí ni ó jẹ́ kí ó ṣeéṣe ní ìgbésí ayé wọn. Rántí pé bí ìwọ pàápàá bá fẹ́ ní ìwòsàn kúrò nínú gbogbo àrùn, ohun tí o ní láti ṣe ni láti gbàgbọ́ nínú ẹ̀jẹ̀ Jésù Kristì tí a ta sílẹ̀. Rántí pé àǹfààní tàbí ìbùkún tí ó wà lábẹ́ ẹ̀jẹ̀ ọ̀dọ́ àgùntàn ni wípé a ó gbà ọ́ lọ́wọ́ ìparun, wípé o ó bọ́ lọ́wọ́ ìparun láti ọwọ́ apanirun ni. Ìkejì, o ó bọ́ lọ́wọ́ ìdájọ́ nínú ayé yìí àti ìdájọ́ nínú ayé tí ń bọ̀. Ìkẹta, a ó fi ìyàtọ̀ sí àárín rẹ àti àwọn tí ó wà nínú ayé. Ìkẹrin, ìwòsàn pípé kúrò nínú gbogbo àrùn yóò jẹ́ tirẹ. Nísinsìnyí, a ó tọ Ọlọ́run lọ, a ó sọ fún Ọlọ́run wípé a gbàgbọ́ wípé fún wa ni Jésù Kristì kú, wípé Jésù Kristì ni ọ̀dọ́ àgùntàn tí a pa nítorí ẹ̀ṣẹ̀ wa, tí a ta ẹ̀jẹ̀ rẹ̀ sílẹ̀ nítorí tiwa, àti wípé a gbàgbọ́ nínú ẹ̀jẹ̀ tí ó ta sílẹ̀ fún wa. Bí o bá ti ń fi ìgbàgbọ́ wẹ̀ nínú ẹ̀jẹ̀ náà tí ó ń sọ fún Ọlọ́run, tí ó ń kọ ẹ̀ṣẹ̀ rẹ sílẹ̀, bẹ́ẹ̀ ni ìgbàlà Ọlọ́run, ìwòsàn látòkè wá, ìdáǹdè tòótọ́ yóò jẹ́ tirẹ̀. Ẹ jẹ́ kí a dìde dúró láti bá Ọlọ́run sọ̀rọ̀. Rántí pé Jésù Kristì nìkan ṣoṣo ni ọ̀dọ́ àgùntàn tí a pa fún wa. Ẹ̀jẹ̀ rẹ̀ nìkan ṣoṣo ni ó lè gbà á kúrò nínú ìdájọ́ Ọlọ́run. Ẹ̀jẹ̀ rẹ̀ nìkan ṣoṣo ni ó lè fún wa ní ìgbàlà. Ẹ̀jẹ̀ rẹ̀ nìkan ṣoṣo ni ó lè fún wa ní ìdáǹdè. Sọ fún Ọlọ́run, àwọn ìwúkàrà tí ó wà ní ìgbésí ayé rẹ, mú wọn kúrò. Ẹ̀ṣẹ̀ tí ó wà ní ìgbésí ayé rẹ, àrán kan tí ó wà ní ìgbésí ayé rẹ, ojú kòkòrò tí ó wà ní ìgbésí ayé rẹ, àgbèrè tàbí panṣágà tí ó wà ní ìgbésí ayé rẹ, àwo ohun àìtọ́ tí ó wà ní ìgbésí ayé rẹ, bí o bá ti ń jẹ́ ó ti o ti ń kọ̀ wọ́n sílẹ̀,
bẹ́ẹ̀ ni ó mú ìwúkàrà kúrò ní ìgbésí ayé rẹ, tí o sì sọ fún Ọlọ́run wípé o gbàgbọ́ wípé ata ẹ̀jẹ̀ Jésù Kristì sílẹ̀ fún ọ. Ata ẹ̀jẹ̀ Jésù Kristì sílẹ̀ fún ọ. Ata ẹ̀jẹ̀ Jésù Kristì sílẹ̀ fún ọ. Gbàgbọ́ nínú ẹ̀jẹ̀ náà. Gbàgbọ́ nínú ẹ̀jẹ̀ náà. Kí o bá lè bọ́ lọ́wọ́ ìdájọ́ nínú ayé yìí. Kí o bá lè bọ́ lọ́wọ́ ìdájọ́ ayérayé tí ń bọ̀ lórí àwọn ẹlẹ́ṣẹ̀. Gbàgbọ́ nínú ẹ̀jẹ̀ Jésù Kristì tí a ta sílẹ̀ fún ọ. Kí o bá lè bọ́ lọ́wọ́ ìdájọ́ ayérayé. Kí o bá lè bọ́ lọ́wọ́ apanirun tí ń káàkiri ayé lóde òní. Kí ìyàtọ̀ kí ó bá lè wà láàrin ìwọ àti àwọn tí ó wà nínú ayé. Gbàgbọ́ nínú ẹ̀jẹ̀ náà tí a ta sílẹ̀ fún ọ. Gbàgbọ́ nínú ẹ̀jẹ̀ náà tí a ta sílẹ̀ fún ọ. Bí o bá ní àìsàn ní àgọ́ ara rẹ, ẹ̀jẹ̀ yìí kan náà tí a ta sílẹ̀ ni yóò wọ ọ sàn. Ṣùgbọ́n rántí wípé bí ẹ̀ṣẹ̀ bá ń bẹ lé ọwọ́ rẹ, ààbò tí ó wà nínú ẹ̀jẹ̀ Jésù Kristì kì yóò lè jẹ́ tirẹ. Bí iṣẹ́ búburú, ìwà búburú, ìrìnkúrìn, ìfẹ́kùfẹ́ bá wà ní ìgbésí ayé rẹ, ààbò tí ó wà nínú ẹ̀jẹ̀ Jésù Kristì kì yóò lè jẹ́ tirẹ. Ṣùgbọ́n bí o bá kọ ẹ̀ṣẹ̀ sílẹ̀, bí o bá kọ ẹ̀ṣẹ̀ sílẹ̀, bí o bá ké pe Olúwa, bí o bá fi ìgbàgbọ́ rọ̀ mọ́ ẹ̀jẹ̀ Jésù Kristì tí a ta sílẹ̀ fún ọ, ìgbàlà kíkún yóò jẹ́ tirẹ. A ó darí ẹ̀ṣẹ̀ rẹ jì ọ́, a ó gba ọkàn rẹ là, ó di àtúnbí. Gẹ́rẹ́ tí o bá ti di àtúnbí ni ìdájọ́ ayérayé kúrò lórí rẹ, àti ìdájọ́ fún àwọn ẹ̀ṣẹ̀ tí o ti dá. Àwọn nǹkan wọ̀nyí pẹ̀lú yóò kúrò. Ọlọ́run yóò máa tọ́jú rẹ. Bí apanirun ti ń kọjá ní ìgboro, bí agbẹ̀sàn ẹ̀jẹ̀ ti ń kọjá ní àyíká rẹ, bẹ́ẹ̀ ni yóò máa rí ọ kọjá. Nítorí wípé o wà lábẹ́ ààbò ẹ̀jẹ̀ Jésù Kristì. Bí àìsàn bá wà ní àgọ́ ara rẹ, àìsàn ká àìsàn yóò wù kó jẹ́. Bí o bá gbẹ́kẹ̀lé agbára tí ó wà nínú ẹ̀jẹ̀ Jésù Kristì, ó ní nígbà tí èmi bá rí ẹ̀jẹ̀ náà, èmi ò rí yín kọjá. Àìsàn yóò rí ọ kọjá bí a bá rí ẹ̀jẹ̀ Jésù Kristì. Lé ọkàn rẹ pẹ̀lú ìgbàgbọ́, ìpọ́njú yóò rí ọ kọjá. Wàhálà ayé yìí yóò rí ọ kọjá. Ìsìnrú lábẹ́ agbára Sàtánì yóò rí ọ kọjá. Nígbà tí èmi bá rí ẹ̀jẹ̀ náà, èmi ò rí yín kọjá.

0: ìwé ìkíni ti kúrónìkà orí ìkẹtàlá. Dáfídì sì bá àwọn olórí ogun ẹgbẹgbẹ̀rún àti ọrọ̀rún àti olúkúlùkù lórí gbèrò. Dáfídì sì wí fún gbogbo ìjọ Ísírẹ́lì pé bí ó bá dára lójú yín, bí ó bá sì ti ọwọ́ Olúwa Ọlọ́run wá wá, jẹ́ kí a ránṣẹ́ kiri sọ́dọ̀ àwọn arákùnrin wa ní ibi gbogbo tí ó kù ní gbogbo ilẹ̀ Ísírẹ́lì àti pẹ̀lú wọn sí àlùfáà àti àwọn ọmọ Léfì tí ń bẹ ní ìlú agbègbè wọn, kí wọn kí ó lè kó ara wọn jọ sọ́dọ̀ wa. Ẹ jẹ́ kí a sì tún mú àpótí ẹ̀rí Ọlọ́run wa wá sí ọ̀dọ̀ wa, nítorí tí àwa kò ṣàfẹ́rí rẹ̀ lé ọjọ́ Sọ́ọ̀lù. Gbogbo ìjọ náà sì wí pé ẹ jẹ́ kí a ṣe bẹ́ẹ̀, nítorí tí nǹkan náà tọ́ lójú gbogbo ènìyàn. Bẹ́ẹ̀ ni Dáfídì kó gbogbo Ísírẹ́lì jọ láti odò Íjíbítì àní títí dé Hemati láti mú àpótí ẹ̀rí Ọlọ́run láti Kadeshi-Barnea wá. Dáfídì sì gòkè àti gbogbo Ísírẹ́lì sí Baalah sí Kadeshi-Barnea tí í ṣe ti Júdà láti mú àpótí ẹ̀rí Ọlọ́run Olúwa gòkè láti ibẹ̀ wá, tí ń gbé àárín Kérúbímù níbi tí à ń pe orúkọ Ọlọ́run. Wọ́n sì gbé àpótí ẹ̀rí Ọlọ́run ka kẹ̀kẹ́ tuntun láti inú ilé Abinadabu wá, àti Usa àti Ahio ń tọ́ kẹ̀kẹ́ náà. Àti Dáfídì àti gbogbo Ísírẹ́lì fi gbogbo agbára wọn ṣeré níwájú Ọlọ́run pẹ̀lú orin àti pẹ̀lú dùrù àti pẹ̀lú sátírì àti pẹ̀lú tímbrélì àti pẹ̀lú símbálì àti pẹ̀lú ìpè. Nígbà tí wọ́n sì dé ilẹ̀ ìpaka Kidroni, Usa na ọwọ́ rẹ̀ láti de àpótí ẹ̀rí náà mú, nítorí tí àwọn màálù kọsẹ̀. Ìbínú Olúwa sì rú sí Usa, ó sì lù ú, níbẹ̀ lé ó sì kú níwájú Ọlọ́run. Dáfídì sì bínú nítorí tí Olúwa ké Usa kúrò. Nítorí náà ni a ṣe pe ibẹ̀ náà ní Peres Usa títí di òní. Dáfídì sì bẹ̀rù Ọlọ́run ní ọjọ́ náà wípé, èmi ò ṣe mú àpótí ẹ̀rí Ọlọ́run wá sọ́dọ̀ mi. Bẹ́ẹ̀ ni Dáfídì kò mú àpótí ẹ̀rí náà bọ̀ sí ọ̀dọ̀ ara rẹ̀ sí ìlú Dáfídì, ṣùgbọ́n ó gbé ìyà sí ilé Obed Edomu ara Gitti. Àpótí ẹ̀rí Ọlọ́run sì bá àwọn ara ilé Obed Edomu gbé ní ilé rẹ̀ ní oṣù mẹ́ta. Olúwa sì bùkún ilé Obed Edomu àti ohun gbogbo tí ó ní.
1: DCLM Radio, your spiritual welfare is our concern.
0: Ìwé ìkíni ti Kúrónìkà orí ìkẹrìnlá. Híràmù ọba Tire sì rán oníṣẹ́ sí Dáfídì àti igi Kedari pẹ̀lú àwọn ọ̀mọ̀lé àti gbẹ́nàgbẹ́nà láti kọ́lé fún un. Dáfídì sì wòye pé Olúwa ti fi ìdí òǹjòkó lé ọba lórí Ísírẹ́lì, nítorí agbé ìjọba rẹ̀ ga nítorí ti àwọn ènìyàn rẹ̀ Ísírẹ́lì. Dáfídì sì mú àwọn àyà sí ní Jerusalemu. Dáfídì sì bí ọmọkùnrin àti ọmọbìnrin sí. Wọ̀nyí sì ni orúkọ àwọn ọmọ rẹ̀ tí ó ní ní Jerusalemu: Ṣamua àti Ṣobabu, Natani àti Solomoni, àti Ibhari àti Elishua, àti Elpaleti àti Noga àti Nefegi àti Jafia àti Elishama àti Beliada àti Elifaleti. Nígbà tí àwọn ará Filistia sì gbọ́ pé a fi òróró yan Dáfídì lé ọba lórí gbogbo Ísírẹ́lì, gbogbo àwọn ará Filistia gòkè lọ wá Dáfídì. Dáfídì sì gbọ́, ó sì jáde tọ̀ wọ́n. Àwọn ará Filistia sì wá, wọ́n sì tẹ ara wọn ní àfonífojì Refaimu. Dáfídì sì béèrè lọ́dọ̀ Ọlọ́run wípé, kí èmi kí ó gòkè tọ àwọn ará Filistia lọ, ìwọ á fi wọn lé mi lọ́wọ́? Olúwa sì wí fún un pé, gòkè lọ, èmi ó sì fi wọn lé ọ lọ́wọ́. Bẹ́ẹ̀ ni wọ́n gòkè lọ sí Baal Perasimu. Dáfídì sì kọlù wọn níbẹ̀. Dáfídì sì wí pé, Ọlọ́run ti ti ọwọ́ mi ya lu àwọn ọ̀tá mi bí yíya omi. Nítorí náà ni wọ́n ṣe ń pe ibẹ̀ náà ní Baal Perasimu. Wọ́n sì fi àwọn òrìṣà wọn sílẹ̀ níbẹ̀. Dáfídì sì wí pé, kí a fi iná sun wọ́n. Àwọn ará Filistia sì tún tẹ ara wọn káàkiri ní àfonífojì. Nítorí náà ni Dáfídì tún béèrè lọ́wọ́ Ọlọ́run. Ọlọ́run sì wí fún pé, má ṣe gòkè tọ̀ wọ́n, yí padà kúrò lọ́dọ̀ wọn, kí o sì jálù wọn níwájú igi mulberry. Yóò sì ṣe, nígbà tí ìwọ bá gbọ́ ìró ẹsẹ̀ lókè igi mulberry, nígbà náà ni kí ìwọ kí o gbógun jáde, nítorí Ọlọ́run jáde ṣáájú rẹ lọ láti kọlu ogun àwọn ará Filistia. Dáfídì sì ṣe gẹ́gẹ́ bí Ọlọ́run ti pàṣẹ fún un. Wọ́n sì kọlu ogun àwọn ará Filistia láti Gibeoni títí dé Gaseri. Òkìkí Dáfídì sì kàn yí gbogbo ilẹ̀ ká. Olúwa sì mú kí ẹ̀rù rẹ̀ kí ó ba gbogbo orílẹ̀-èdè.
2: Ìwé ìkíni ti Kúrónìkà orí ìkẹẹ̀dógún. Dáfídì sì kọ ilé fún ara rẹ̀ ní ìlú Dáfídì, ó sì pèsè ipò kan fún àpótí ẹ̀rí Ọlọ́run, ó sì pa àgọ́ kan fún un. Nígbà náà ni Dáfídì wípé, ẹnìkan kò yẹ láti ro àpótí ẹ̀rí Ọlọ́run bí kò ṣe àwọn ọmọ Léfì, nítorí àwọn ni Olúwa ti yàn láti máa gbé àpótí ẹ̀rí Ọlọ́run àti láti máa ṣe ìránṣẹ́ fún un títí láé. Dáfídì sì kó gbogbo Ísírẹ́lì jọ sí Jerusalemu láti gbé àpótí ẹ̀rí Olúwa gòkè lọ sí ipò rẹ̀ tí ó ti pèsè fún un. Dáfídì sì pe àwọn ọmọ Aaroni àti àwọn ọmọ Léfì jọ
0: ninu awon omo Kohati, Urieli, olori, ati awon arakunrin re, Ogofa. Ninu awon omo Merari, Asaya, olori, ati awon arakunrin re, Igba, ole ogun. Ninu awon omo Gashomu, Jueli, olori, ati awon arakunrin re, Adoje. Ninu awon omo Elisafani, Shemaya, olori, ati awon arakunrin re, Igba. Ninu awon omo Ebroni, Elieli, olori, ati awon arakunrin re, Ogorin. Ninu awon omo Useli, Aminadabu, olori, ati awon arakunrin re, Mejilela, Dofa. Dafidi si ranse pe Sadoku, ati Abiatari, awon alufa, ati awon omo Lefi, Urieli, Asaya, ati Joeli, Shemaya, ati Elieli, ati Aminadabu. O si wi fun won pe eyin ni olori awon baba awon omo Lefi, eya ara yin si mimo, eyin ati awon arakunrin yin. Ki eyin ki o le gbe apoti eri Oluwa Olorun Israeli goke lo si ibi ti mo ti pese fun nitori ti eyin ko ru le akose ni Oluwa Olorun wa se fi eya si wa le ara nitori awa ko wa bi o ti ye be ni awon alufa ati awon omo Lefi yara won si mimo lati gbe apoti eri Oluwa Olorun Israeli goke wa awon omo Lefi si ru apoti eri Olorun bi mo se ti pa le ase gege bi oro Oluwa won fi opa ru le ejika won Dafidi si wi fun olori awon omo Lefi pe ki won yan awon arakunrin won awon akorin pelu ohun elo orin sateri ati duro ati kimbali ti n dun kikan ti o si n fi ayo gbe ohun soke pele awon omo Lefi yan Emani omo Jueli ati ninu awon arakunrin re Asafu omo Berekaya ati ninu awon omo Merari arakunrin won Etani omo Kushaya ati pelu won awon arakunrin won ni owo keji Sekaraya Beni ati Jaasieli, ati Shemiramotu, ati Jeyeli, ati Uni, Eliabu, ati Benaya, ati Maseaya, ati Obed Edomu, ati Jeyeli, awon Adena. Awon akorin si ni Hemani, Asafu, ati Etani, ti awon ti Kimbali ti ndun kikan, ati Sekaraya, ati Asieli, ati Shemiramotu, ati Jeyeli, ati Uni, ati Eliabu, ati Maseaya, ati Benaya, ti awon ti satiri olohun oke ati matitaya ati elifeleti ati mikenaya lati fi duro olokun mejo saaju orin ati kenanaya olori awon omo Lefi ni oga orin oni nko ni le orin nitori ti o moye re ati berekaya ati elkana li awon adena fun apoti eri na ati sebanaya ati jehoshafati ati netanieli ati amasai ati sekaraya ati benaya ati elieseri awon alufa li o nfun ipe ni waju apoti eri olorun ati obed edomu ati jeya li awon adena fun apoti eri na be ni dafidi ati awon agba israeli ati awon olori egbegberun lo lati gbe apoti eri majemu oluwa jade ti le obed edomu goke wa pelu ayo o si se nigbati olorun ran awon omo Lefi lowo ti ru apoti eri majemu oluwa ni won fi malu meje ati agbo meje rubo dafidi si wo aso igunwa ogbo daradara ati gbogbo awon omo Lefi tin ru apoti eri na ati awon akorin ati Kenanaya olori orin pelu awon akorin efodu ogbo si wa lara Dafidi bayi ni gbogbo Israeli gbe apoti eri majemu Oluwa goke wa pelu ipo ayo ati iro ofere ati pelu ipe ati kimbali sateri ati duro si n dun kikan kikan o si se bi apoti eri majemu Oluwa na ti de ilu Dafidi ni Mikali omo Saulu obirin yoju wode ni ferese ori Dafidi oba njo o si nsire o si kegan re li okan re
1: DCLM Radio The spiritual warfare is our concern
0: we kini ti chronica ori 16 be ni won mu apoti eri olorun wa won si fi si arin ago na ti Dafidi pa fun won si wo ebo sisun ati ebo alaafia ni waju olorun nigbati Dafidi si ti pari riru ebo sisun ati ebo alaafia tan o sure fun awon eniyan le oruko oluwa o si fi fun gbogbo eniyan Israeli ati okunrin ati obirin fun olukuluku isu akara kan ati ekire ran kan ati akara didun kan o si yan ninu awon omo Lefi lati ma josin ni waju apoti eri oluwa ati lati se iranti ati lati dupe ati lati yin Oluwa Olorun Israeli Asafu ni olori ati atele re ni Sekaraya Yeyeli ati Semiramotu ati Jeyeli ati Matitaya ati Eliabu ati Benaya ati Obed Edomu àti Jeyeli pẹ̀lú Sátírì àti pẹ̀lú Dùrù, ṣùgbọ́n Asafu ni ó ń lu Kimbali kíkan. Benaya pẹ̀lú àti Jaasieli àwọn àlùfáà pẹ̀lú ìpè nígbà gbogbo níwájú àpótí ẹ̀rí ti Májẹ̀mú Ọlọ́run. Ní ọjọ́ náà ni Dáfídì kọ́ fi orin mímọ́ yìí lé Asafu lọ́wọ́ láti dúpẹ́ lọ́wọ́ Olúwa. Ẹ fi ọpẹ́ fún Olúwa, ẹ pe orúkọ rẹ̀, ẹ fi iṣẹ́ rẹ̀ hàn nínú àwọn ènìyàn, ẹ kọrin sí i, ẹ kọ orin mímọ́ sí i, ẹ máa sọ̀rọ̀ gbogbo iṣẹ́ ìyanu rẹ̀, ẹ máa ṣògo lé orúkọ rẹ̀ mímọ́, jẹ́ kí ọkàn àwọn tí ń wá Olúwa kí ó yọ̀, ẹ máa wá Olúwa àti ipa rẹ̀, ẹ máa wá ojú rẹ̀ nígbà gbogbo, ẹ máa rántí iṣẹ́ ìyanu rẹ̀ tí ó ti ṣe, iṣẹ́ àmì rẹ̀ àti ìdájọ́ ẹnu rẹ̀, ẹ̀yin irú ọmọ Ísírẹ́lì ìránṣẹ́ rẹ̀, ẹ̀yin ọmọ Jákọ́bù àyànfẹ́ rẹ̀, ó ní Olúwa Ọlọ́run wa, ìdájọ́ rẹ̀ ń bẹ ní gbogbo ayé, ẹ máa ṣe ìrántí Májẹ̀mú rẹ̀ títí láé, ọ̀rọ̀ tí ó ti pa ní àṣẹ fún ẹgbẹ̀rún ìran, Májẹ̀mú tí ó bá Ábráhámù dá àti ìbúra rẹ̀ fún Ísákì, a sì tẹnumọ́ èyí lé òfin fún Jákọ́bù àti fún Ísírẹ́lì ní Májẹ̀mú ayérayé, wípé ìwọ lé èmi ó fi ilẹ̀ Kínání fún ìpín ilẹ̀ ìní yín, nígbà tí ẹ̀yin wà ní kíún ní iye, àní díẹ̀ kíún àti àtìpó nínú rẹ̀, wọ́n sì ń lọ láti orílẹ̀-èdè dé orílẹ̀-èdè àti láti ìjọba kan dé ọ̀dọ̀ ènìyàn mìíràn, òun kò jẹ́ kí ẹnikẹ́ni kí ó ṣe wọ́n ní ìwọ̀sí, ní tòótọ́, ó bá àwọn ọba wí nítorí wọn, wípé ẹ má ṣe fi ọwọ́ kan ẹni òróró mi, ẹ má sì ṣe àwọn wòlíì mi ní ibi, ẹ kọrin titun sí Olúwa gbogbo ayé, ẹ máa fi ìgbàlà rẹ̀ hàn láti ọjọ́ dé ọjọ́, ẹ sọ̀rọ̀ ògo rẹ̀ nínú àwọn kèfèrí àti iṣẹ́ ìyanu rẹ̀ nínú gbogbo ènìyàn, nítorí títóbi lé Olúwa, ó sì ní ìyìn gidigidi, òun ni ó sì ní ìbẹ̀rù ju gbogbo òrìṣà lọ, nítorí pé gbogbo òrìṣà àwọn ènìyàn, èrè ni wọ́n, ṣùgbọ́n Olúwa kì ó dá àwọn ọ̀run, ògo wọn ọláwà níwájú rẹ̀, agbára àti ayọ̀ ń bẹ ní ipò rẹ̀, ẹ fi fún Olúwa, ẹ̀yin ìbátan ènìyàn, ẹ fi ògo àti ipá fún Olúwa, ẹ fi ògo fún Olúwa tí ó yẹ fún orúkọ rẹ̀, mú ọ̀rẹ́ wá kí ẹ sì wá síwájú rẹ̀, ẹ sin Olúwa nínú ẹwà ìwà mímọ́, ẹ wárìrì níwájú rẹ̀ gbogbo ayé, ayé pẹ̀lú sì fi ìdí múlẹ̀ tí kì ó fi lè yí, jẹ́ kí àwọn ọ̀run kí ó yọ̀, sì jẹ́ kí inú ayé kí ó dùn, sì jẹ́ kí a wí nínú àwọn orílẹ̀-èdè pé Olúwa jọba, jẹ́ kí òkun kí ó máa hó àti ẹ̀kún rẹ̀, jẹ́ kí pápá ọkọ̀ tútù kí ó yọ̀ àti ohun gbogbo tí ń bẹ nínú rẹ̀, nígbà náà ni àwọn igi igbó yóò máa hó níwájú Olúwa, nítorí tí ó ń bọ̀ wá ṣe ìdájọ́ ayé, ẹ fi ọpẹ́ fún Olúwa, nítorí tí ó ṣeun, nítorí tí àánú rẹ̀ dúró láéláé, kí ẹ sì wí pé gbà wá Ọlọ́run ìgbàlà wa, sì gbá wa jọ, kí o sì gbà wá lọ́wọ́ àwọn kèfèrí, kí àwa kí ó lè máa fi ọpẹ́ fún orúkọ rẹ mímọ́, kí a sì lè máa ṣògo nínú ìyìn rẹ, olùbùkúlé Olúwa Ọlọ́run Ísírẹ́lì láé àti láéláé, gbogbo àwọn ènìyàn sì wí pé àmì, wọ́n sì yin Olúwa. Bẹ́ẹ̀ ni ó fi Asafu àti àwọn arákùnrin rẹ̀ sílẹ̀ níbẹ̀ níwájú àpótí ẹ̀rí Májẹ̀mú Olúwa, láti máa jọ́sìn níwájú àpótí ẹ̀rí náà nígbà gbogbo, bí iṣẹ́ ojoojúmọ́ ti ń fẹ́, àti Obed Edomu pẹ̀lú àwọn arákùnrin wọn, ènìyàn 78, àti Obed Edomu ọmọ Jedutuni àti Osa láti máa ṣe àdènà, Sadoku àlùfáà àti àwọn arákùnrin rẹ̀, àwọn àlùfáà níwájú àgọ́ Olúwa ní ibi gíga tí ó wà ní Gibeoni, láti máa rú ẹbọ sísun sí Olúwa lórí pẹpẹ ẹbọ sísun nígbà gbogbo ní òwúrọ̀ àti ní alẹ́, gẹ́gẹ́ bí gbogbo èyí tí a kọ nínú òfin Olúwa tí ó pa ní àṣẹ fún Ísírẹ́lì, àti pẹ̀lú wọn Hemani àti Jedutuni àti àwọn ìyókù tí a yàn tí a sì pè ní orúkọ láti máa fi ìyìn fún Olúwa, nítorí tí àánú rẹ̀ dúró láéláé, àti pẹ̀lú wọn Hemani àti Jedutuni pẹ̀lú ìpè àti Kimbali fún àwọn tí yóò máa pariwo, àti pẹ̀lú ohun èlò orin Ọlọ́run, àwọn ọmọ Jedutuni lé àwọn àdènà, gbogbo àwọn ènìyàn sì lọ olúkúlùkù sí ilé rẹ̀, Dáfídì yí padà láti súre fún ilé rẹ̀.
2: Ìwé ìkíní ti Chronicle 17. Ó sì ṣe bí Dáfídì ti jókòó nínú ilé rẹ̀, ni Dáfídì sọ fún Nátánì wòlíì pé, "Wò ó, èmi ń gbé inú ilé Kedari, ṣùgbọ́n àpótí ẹ̀rí Májẹ̀mú Olúwa ń gbé abẹ́ aṣọ títa." Nígbà náà ni Nátánì wí fún Dáfídì pé, "Ṣé ohun gbogbo ti ń bẹ ní inú rẹ, nítorí tí Olúwa wà pẹ̀lú rẹ?" Ó sì ṣe ní òru kan náà ni ọ̀rọ̀ Ọlọ́run tọ Nátánì wá wípé, "Lọ sì sọ fún Dáfídì ìránṣẹ́ mi pé, báyìí ni Olúwa wí, ìwọ kò gbọdọ̀ kọ́ ilé fún mi láti máa gbé, nítorí èmi kò tí gbé inú ilé láti ọjọ́ tí mo ti mú Ísírẹ́lì gòkè wá títí fi di òní yìí, ṣùgbọ́n èmi ń lọ láti àgọ́ dé àgọ́ àti láti ibùgbé kan dé kejì, níbi tí mo ti ń rìn láàrin gbogbo Ísírẹ́lì, èmi a sọ̀rọ̀ kan fún ọ̀kan nínú àwọn onídàájọ́ Ísírẹ́lì tí èmi ti pàṣẹ fún láti máa bọ́ àwọn ènìyàn mi, èmi àti wípé èyí ṣe tí ẹ̀yin kò fi kọ́ ilé igi Kedari fún mi bí?"
0: Ǹjẹ́ nítorí náà, báyìí ni ìwọ wí fún Dáfídì ìránṣẹ́ mi. Báyìí ni Olúwa àwọn ọmọ ogun wí, èmi mú ọ kúrò ní pápá ọkọ̀ tútù, àní kúrò láti máa tọ àgùntàn lẹ́yìn, kí ìwọ kí o lè máa ṣe olórí àwọn ènìyàn mi, Ísírẹ́lì. Èmi sì ti wà pẹ̀lú rẹ ní ibikíbi tí ìwọ bá lọ, èmi sì ti ké gbogbo àwọn ọ̀tá rẹ kúrò níwájú rẹ.
2: Èmi ó sì ṣe ọ́ ní olórúkọ kan,
0: bí orúkọ àwọn ènìyàn ńlá tí ó ti wà lé ayé. Èmi ó sì yan ibìkan fún Ísírẹ́lì àwọn ènìyàn mi. Èmi ó sì gbìn wọ́n kí wọ́n lè máa gbé ipò wọn, a kì yóò sì ṣí wọn mọ́. Bẹ́ẹ̀ ni ọmọ búburú kì yóò yọ wọn lẹ́nu mọ́ bí ti àtijọ́. Àti bí ìgbà tí èmi ti fi ènìyàn jẹ onídàájọ́ lórí àwọn ènìyàn mi Ísírẹ́lì, àti pẹ̀lú èmi ó ṣẹ́gun gbogbo àwọn ọ̀tá rẹ. Pẹ̀lúpẹ̀lú mo ti sọ fún ọ pé Olúwa yóò kọ́lé kan fún ọ, yóò sì ṣe nígbà tí ọjọ́ rẹ bá pé tí wò ó lọ pẹ̀lú àwọn bàbá rẹ, ni èmi ó gbé irú ọmọ rẹ dìde lẹ́yìn rẹ, tí yóò jẹ́ ọ̀kan nínú àwọn ọmọ rẹ ọkùnrin. Èmi ó sì fi ìdí ìjọba rẹ múlẹ̀, òun ó kọ ilé fún mi. Èmi ó sì fi ìdí ìtẹ́ rẹ múlẹ̀ láíláí. Èmi ó jẹ bàbá fún, òun ó sì jẹ ọmọ fún mi. Èmi kì yóò sì gba àánú mi kúrò lọ́dọ̀ rẹ, bí mo ti gbà á lọ́wọ́ ẹni tí ó ti wà ṣáájú rẹ. Ṣùgbọ́n èmi ó fi ìdí rẹ kalẹ̀ nínú ilé mi àti nínú ìjọba mi láíláí. A ó sì fi ìdí ìtẹ́ rẹ múlẹ̀ láíláí. Gẹ́gẹ́ bí gbogbo ọ̀rọ̀ wọ̀nyí àti gẹ́gẹ́ bí gbogbo ìran yìí, bẹ́ẹ̀ ni Nátánì sọ fún Dáfídì. Dáfídì ọba sì wá, ó sì jókòó níwájú Olúwa, ó sì wí pé, ta ni èmi Olúwa Ọlọ́run, àti kí ni ilé mi tí ìwọ sì mú mi dé ìhín yìí? Ohun kékeré sì ni èyí ni ojú rẹ, Ọlọ́run. Ìwọ sì ti sọ pẹ̀lú sípa ilé ìránṣẹ́ rẹ fún àkókò jíjìn tí ń bọ̀, ó sì kà mí sí bí ìṣe ènìyàn gíga, Olúwa Ọlọ́run. Kí ni Dáfídì lè tún máa sọ pẹ̀lú fún ọ ní ti ọlá tí a bù fún ìránṣẹ́ rẹ? Ìwọ ṣàmọ ìránṣẹ́ rẹ, Olúwa, nítorí ti ìránṣẹ́ rẹ àti gẹ́gẹ́ bí ti inú rẹ ni ìwọ ti ṣe gbogbo ohun ńláńlá yìí, ní sísọ gbogbo nǹkan ńlá wọ̀nyí di mímọ̀. Olúwa, kò sí ẹni tí ó dàbí rẹ, bẹ́ẹ̀ ni kò sí Ọlọ́run mìíràn lẹ́yìn rẹ, gẹ́gẹ́ bí gbogbo èyí tí àwa ti fi ti wà gbọ́. Orílẹ̀-èdè kan wo ni ó wà lé ayé tí ó dàbí ènìyàn rẹ, Ísírẹ́lì, tí Ọlọ́run lọ ìrà padà láti ṣe ènìyàn òun tìkára rẹ, láti ṣe orúkọ fún ara rẹ
2: nípa
0: ohun tí ó tóbi tí ó sì lẹ́rù ní lílé àwọn orílẹ̀-èdè jáde kúrò níwájú àwọn ènìyàn rẹ tí ìwọ ti rà padà láti Íjíbítì wá? Nítorí àwọn ènìyàn rẹ, Ísírẹ́lì, ni ó ti ṣe ní ènìyàn rẹ títí láé, ìwọ Olúwa sì di Ọlọ́run wọn. Ǹjẹ́ ní ìsinsìnyí, Olúwa, jẹ́ kí ọ̀rọ̀ tí ìwọ ti sọ ní ti ìránṣẹ́ rẹ àti ní ti ilé rẹ kí ó fi ìdí múlẹ̀ láíláí, kí ìwọ kí o sì ṣe bí ìwọ ti wí, àní jẹ́ kí ó fi ìdí múlẹ̀ kí a lè máa gbé orúkọ rẹ ga láíláí, wípé Olúwa àwọn ọmọ ogun ni Ọlọ́run Ísírẹ́lì, àní Ọlọ́run fún Ísírẹ́lì. Sì jẹ́ kí ilé Dáfídì ìránṣẹ́ rẹ kí ó fi ìdí múlẹ̀ níwájú rẹ, nítorí ìwọ Ọlọ́run mi ti ṣí ìránṣẹ́ rẹ ní etí pé ìwọ kọ ilé kan fún un, nítorí náà ni ìránṣẹ́ rẹ rí i láti gbàdúrà níwájú rẹ. Ǹjẹ́ ní ìsinsìnyí, Olúwa, ìwọ ni Ọlọ́run, ìwọ sì ti sọ ọ̀rọ̀ oore fún ìránṣẹ́ rẹ. Ǹjẹ́ ní ìsinsìnyí, jẹ́ kí ó wù ọ́ láti bùkún ilé ìránṣẹ́ rẹ, kí ó lè máa wà níwájú rẹ láíláí, nítorí ìwọ Olúwa, ẹni tí o súre fún, ire ni ó sì máa jẹ láíláí.
1: DCLM Radio, your spiritual welfare is our concern.
3: Ẹ jẹ́ kí a gbàdúrà. Ọlọ́run aláàánú, a dúpẹ́ lọ́wọ́ yín wípé ẹ tún mú wa wá síwájú yín lónìí. A dúpẹ́ fún ohun tí ẹ ti ṣe fún wa nípasẹ̀ Jésù Kristì tí ó kú fún wa ní orí igi àgbélébó. À ń bẹ̀bẹ̀ wípé lójoojúmọ́ ni a máa fi ọkàn ìmoore àti ọpẹ́ hàn níwájú yín ní orúkọ Jésù. Àti wípé kí ìgbésí ayé wa àti ohun gbogbo tí a ń ṣe kí ó fi hàn wípé a jẹ́ ẹni tí ó moore. Bí a ti wá lónìí láti kẹ́kọ̀ọ́ ọ̀rọ̀ yín, à ń bẹ̀ yín lẹ́ẹ̀kan sí i wípé kí ẹ wá kọ́ wa. Wípé kí ẹ jẹ́ kí àwọn ìkókó tí ó wà nínú ọ̀rọ̀ yìí kí ó wá sí ọkàn wa, kí ó sì jẹ́ ohun tí a mọ̀ dájú lórúkọ Jésù. Ẹ tọ́ wa lé ọ̀nà ìrere. Ẹ ṣàánú fún wa pẹ̀lú. Ẹ ṣe wa níyè láti lè kọ́ ẹ̀kọ́ yìí ní àkọ́yé ní orúkọ Jésù Kristì Olúwa wa. Lónìí, a ń tẹ̀síwájú nínú ẹ̀kọ́ wa ní Epístélè ti Pọ́ọ̀lù Apọ́stélè sí àwọn ará Kólósè. Lónìí, a ń kẹ́kọ̀ọ́ nínú Kólósè orí kìíní láti ẹsẹ̀ ìkejìlá títí dé ẹsẹ̀ ìkẹrìnlá. ke ma dupe lowo baba eni ti o mu wa ye lati je alabapin ninu ogun awon eniyan mimo ninu imole eni ti o ti gba wa kuro lowo agbara okunkun ti o si si wa nipo sinu ijoba yan pe omo re ninu eni ti awa ni idande nipa eje re ani idariji ese awon ese meta yi ni yo je ipile fun eko ti a fe ko loni bi o ba wo ese kesan si ese kokanla on so nipa adura gbegba ni bi adura gbegba yi ni o tin so nipa bi a se nbebe lowo lodo olorun fun awon ohun ti a ni nilo ni igbese aye wa loni ni ese ikeji la se ese kerinla o n so nipa ti idupe ikoko oro wa yo duro lori awon idi ope isepe ati ope ni awon ti o se pataki ninu adura ti Paul gba fun awon ara Kolose bi awa paapa si tin keko nipa adura o ye ki a mo we pe awon nkan wonyi je ohun meji ti o se koko ninu adura wa ikini o ye ki a mo we pe o ye ki a ni okan ope si Olorun ikeji ki a si tun fi awon ebe adura wa wa siwaju Olorun bi o ba wo iwe mimo daradara ti o ba si ni imo ti o peye nipa adura gbegba yo yi o wi pe ohun meji wonyi se pataki gege bi apere je kin toka si ese bibeli bi meji fun ni Filipi ori kerin ese ikefa e ma se aniyan ohun ko hun sugbon ninu ohun gbogbo nipa adura ati ebe pelu idupe e ma fi ibere yin han fun Olorun o so fun a wi pe ki a je ki adura wa ki o je pelu ebe ati idupe lapa kan a nbebe a nsipe wo pe ki Olorun ki o se ohun kan fun wa ni apa keji a tun dupe lowo Olorun awon to ti se fun wa saaju ninu Timothy kini ori keji Timothy kini ori keji lati ese ikini nitori na mo gba yin niyanju o saaju ohun gbogbo pe ki a ma bebe ki a ma gbadura ki a ma sepe ati ki a ma dupe nitori gbogbo eniyan bi o ti n so nipa adura gbegba nipa isepe ati ebe be le o n so nipa ki a ma dupe ninu adura wa fun gbogbo eniyan o ye ki a ma fi ope fun Olorun ninu ibanisoro wa bi a ti n soro pelu awon aladugbo tabi awon ojulomo tabi ore wa o ye ki a ma fi okan ope han si Olorun ninu orin ti a n ko yala awon orin egbe kekeke tabi awon orin miran ti a n ko o ye ki a ma dupe lowo Olorun ati paapa julo ninu adura wa ni igba gbogbo o ye ki a ma dupe lowo Olorun eyi ni awon ese bibeli popo ni won gbe lese fun wa wipe ni igba gbogbo ninu ohunkohun ati ni ayekaye ti a ba ba ara wa o ye ki a ma fi okan idupe han fun Olowa e je ki a wo orin Dafidi ori kokandinlaadorin orin Dafidi ori kokandinlaadorin ese ogbon si ese ogbon o le kan emi o fi orin yin oruko Olorun emi o se fi ope gbe oruko re ga eyi pelu ni yo wo Olowa ju oda maalu ati akọ maalu lo ti o ni iwo ati bata ese ohun ti Olorin Dafidi n so fun ani we pe ope si Olorun iyin si Olorun nipa gbigbe oruko re ga ninu orin iyin we pe eyi ju ebo ti awon omo Israeli ti won ru ni akoko aye won ninu Heberu ori ketala ese kedogun le ati n gba wa ni iyanjo we pe o ye ki a ma dupe ni igba gbogbo ninu oro ti a n so lenu si awon aladogbo wa Heberu ori ketala ese kedogun nje nipase re e je ki a ma ru ebo iyin si Olorun ni igba gbogbo eyi ni ni eso ete wa ti n jẹwọ oroko rẹ awon nkan wonyi ni o mu da wa loju wepe ase olorun ni wepe o ye ki a ma dupe lowo olorun ni igba gbogbo bi a se pa ase yi fun wa o ye ki o ye wa wepe apere ti a ni ninu bibeli ni wepe ope wa ko gbodo mo ninu ijo ni kan soso o ye ki a ma dupe lowo olorun ni ikoko ki a sun ma dupe lowo olorun ni gbangba o danieli ori kefa ese kokanla ki a wo bi danieli yi bi o se n dupe lowo olorun

kọkọ nínú yàrá rẹ̀ wípé òun yóò máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run nígbà gbogbo. Èyí ni ó jẹ́ àpẹẹrẹ fún àwa pẹ̀lú wípé bí a bá sọ wípé a jẹ́ ẹni tí ó gba Ọlọ́run gbọ́, bí a bá sọ wípé a jẹ́ ẹni tí ó rí oore ọ̀fẹ́ níwájú Ọlọ́run, ó yẹ kí àwa pàápàá kí a máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run nígbà gbogbo. Mo ti ṣí èyí fún ọ nínú orin nínú Dánielì wípé ní ìkọ̀kọ̀ ó yẹ kí a máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Jẹ́ kí a wò wípé ní gbangba pẹ̀lú ó yẹ kí a máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Èyí ni nínú ìjọ àwọn ènìyàn mímọ́, nígbà tí a bá wá sí ilé ìsìn tí a sì fi àkókò sílẹ̀ fún wa, ó yẹ kí a lè dúró níwájú àwọn ènìyàn Ọlọ́run láti dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Nínú orin Dáfídì 5:18. Orin Dáfídì 5:18. Ó wí pé èmi ó ṣọpẹ́ fún ọ nínú àjọ ńlá, èmi ó máa yìn ọ́ lé àwùjọ ọ̀pọ̀ ènìyàn. Dáfídì ń sọ fún wa wípé kò sí ohun tí ó ti òun lójú láti jẹ́wọ́ agbára Ọlọ́run, láti sọ fún gbogbo àwọn ìjọ ènìyàn ńlá wípé Ọlọ́run ṣoore fún òun, wípé ní gbangba ní àjọ ọ̀pọ̀lọpọ̀ ènìyàn òun á fi ẹ̀mí oore àti ọpẹ́ hàn sí Olúwa. Bí a ti ń sọ nípa pé kí a máa dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run nígbà gbogbo, ó yẹ kí a máa fi ọpẹ́ fún Ọlọ́run fún ohun márùn-ún ọ̀tọ̀ọ̀tọ̀. Ìkíní, ó yẹ kí a máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún ẹni tí Ọlọ́run ṣe, wípé ó jẹ́ olóòótọ́, wípé ó jẹ́ aláàánú, wípé ó jẹ́ ẹni mímọ́, wípé ó jẹ́ ẹni tí a lè fẹ̀yìntì tí kì yóò jani tílẹ̀. Ó yẹ kí a máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Ìkejì, ó yẹ kí a máa dúpẹ́ nítorí iṣẹ́ àṣepé tí Jésù Kristì ṣe lórí igi àgbélébùú láti fà wá súnmọ́ ọ̀dọ̀ Ọlọ́run, láti jẹ́ kí àwa tí a jẹ́ ọ̀tá Ọlọ́run tẹ́lẹ̀tẹ́lẹ̀ kí a di ẹni tí ó di ọmọ Ọlọ́run, láti jẹ́ kí a ní ìrètí ayérayé. Ó yẹ kí a lè máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run nígbà gbogbo fún iṣẹ́ àṣepé yìí tí Kristì ti ṣe fún wa. Ìkẹta, fún ìgbàlà wa, fún ìdáríjì ẹ̀ṣẹ̀ wa, fún àlàáfíà tí ó fi ṣe wa lé ọkàn, fún wípé ó ti fún wa lágbára láti borí ẹ̀ṣẹ̀, fún ìgbàlà pípé àti ìgbàlà kíkún yìí, ó yẹ kí a máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Ìkẹrin, ní ìtẹ̀síwájú àwọn ẹlòmíràn, yálà nípa ti ara tàbí nípa ti ẹ̀mí. Bí a bá rí àwọn ẹlòmíràn tí wọ́n ń tẹ̀síwájú nípa ti ẹ̀mí, tí wọ́n ń gòkè àgbà nípa nǹkan ti ẹ̀mí, tàbí tí wọ́n ní ìlọsíwájú nípa ti ara, ó yẹ kí a máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run nítorí ti wọn. Ìkarùn-ún, fún gbogbo ní ìgbésí ayé wa, kékeré tàbí ńlá, fún oúnjẹ tí a ń jẹ, fún àlàáfíà tí ó fún wa, fún ìgbé ayé tí ó fún wa, fún ìrètí ọ̀run tí ó fún wa, fún gbogbo ó yẹ kí a máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Jẹ́ kí a wo nǹkan wọ̀nyí ní ìkọ̀ọ̀kan. Fún ẹni tí Ọlọ́run ń ṣe, ó yẹ kí a máa dúpẹ́ lọ́wọ́ rẹ̀. Nínú orin Dáfídì 4:4. Kọrin sí Olúwa, ẹ̀yin ènìyàn rẹ̀ mímọ́, kí ẹ sì máa dúpẹ́ ní ìrántí ìwà mímọ́ rẹ̀. Ó wí pé bí a bá ti rántí ìwà mímọ́ Ọlọ́run, bí a bá ti rántí wípé òun kì í ṣèké, bí a bá ti rántí wípé ó jẹ́ olóòótọ́ sí àwọn ìlérí tí ó ti ṣe fún wa, ó yẹ kí a máa fi ọpẹ́ fún Ọlọ́run. Nínú orin Dáfídì 5:80. Ọlọ́run, ìwọ ni àwa fi ọpẹ́ fún, ìwọ ni àwa fi ọpẹ́ fún nítorí orúkọ rẹ súnmọ́ tòsí iṣẹ́ ìyanu rẹ fi hàn. Bí a ti ń rí wípé bí a ti ń pe Ọlọ́run wípé ó ń gbọ́ tiwa, èyí sì fi hàn wípé kò jìnà réré sí wa wípé ó súnmọ́ tòsí, nítorí wípé a ní ìdánilójú wípé Ọlọ́run súnmọ́ tòsí wa, àti nítorí iṣẹ́ ìyanu rẹ tí ó ń fi hàn ní ìgbà gbogbo láàrin wa, ó yẹ kí a máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Ìkejì, fún iṣẹ́ àṣepé tí Kristì ṣe lórí igi àgbélébùú. Wo Kọrintì 5:17. Ṣùgbọ́n ọpẹ́ ni fún Ọlọ́run, ẹni tí ó fi ìṣẹ́gun fún wa nípa Olúwa wa Jésù Kristì. Èyí ń sọ fún wa wípé nítorí ohun tí Jésù ṣe fún wa lórí igi àgbélébùú, tí ó fún wa ní ìṣẹ́gun lórí ẹ̀ṣẹ̀,

0: Ṣẹ́gun lórí èṣù, ìṣẹ́gun lórí ayé, ó yẹ kí a máa fi ọkàn ọpẹ́ àti ìmoore hàn sí Ọlọ́run ní ìgbà gbogbo. Nínú Kọ́rìntì kejì, orí kejì, ẹsẹ̀ ìkẹrìnlá, ṣùgbọ́n ọpẹ́ ni fún Ọlọ́run. Ẹni tí ń yọ ayọ̀ ìṣẹ́gun lórí wa ní ìgbà gbogbo nínú Kristi, tí ó sì ń fi oòrùn ìmọ̀ rẹ̀ hàn nípa wa níbi gbogbo. Nínú Kọ́rìntì kejì yìí kan náà, orí kẹsàn-án, ẹsẹ̀ ìkẹẹ̀dógún, ọpẹ́ ni fún Ọlọ́run, nítorí àìlèsọ ẹ̀bùn rẹ̀. Ọpẹ́ ni fún Ọlọ́run, nítorí àwọn ẹ̀bùn rẹ̀ tí a kò lè fẹnu sọtán, nítorí àìlẹ́gbẹ́ ẹ̀bùn tí a ń rí gbà lọ́dọ̀ Ọlọ́run nípasẹ̀ Jésù Kristì Olúwa wa. Ìkẹta, mo wí pé ó yẹ kí a máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run wípé kìí kàn ṣe wípé Jésù Kristì kú lórí igi àgbélébùú, ṣùgbọ́n èrè àǹfààní ikú Jésù Kristì lórí igi àgbélébùú yìí wípé ó jẹ́ tiwa. Nítorí wípé a rí ìdáríjì ẹ̀ṣẹ̀ gbà, nítorí wípé a ti gba ọkàn wa là, nítorí pé tàbí ní ìdí èyí pé a ti kọ orúkọ wa sínú ìwé ìyè Lọ́run, ó yẹ kí ìgbàlà tí a fún wa yìí, ìdáríjì ẹ̀ṣẹ̀ tí a ní yìí, ó yẹ kí ó máa jẹ́ kí ọkàn wa rú sókè fún ọpẹ́ nígbà gbogbo níwájú Ọlọ́run. Nínú Tímótíù kínní, orí kínní, láti ẹsẹ̀ ìkejìlá, Tímótíù kínní, orí kínní, láti ẹsẹ̀ ìkejìlá, èyí ni a kà nípa Pọ́ọ̀lù tí ó rántí ìgbàlà, ìdáríjì ẹ̀ṣẹ̀ tí a fi fún un, tí ó sì ń dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Mo dúpẹ́ lọ́wọ́ ẹni tí ó fún mi lé agbára, àní Kristì Jésù Olúwa, Olúwa wa, nítorí tí ó kà mí sí olóòótọ́ ní yíyàn mí sí iṣẹ́ rẹ̀. Bí mo tilẹ̀ jẹ́ aṣọ blasphemy lẹ́ẹ̀kan rí, àti onínúnibíni àti eléwo ènìyàn, ṣùgbọ́n mo rí àánú gbà nítorí tí mo ṣe é lé àìmọ̀ nínú àìgbàgbọ́. Oore ọ̀fẹ́ Olúwa wa sì pọ̀ ré kọjá pẹ̀lú ìgbàgbọ́ àti ìfẹ́ tí ń bẹ nínú Kristì Jésù. Òtítọ́ lè ọ̀rọ̀ náà, ó sì yẹ fún ìtẹ́wọ́gbà pé Kristì Jésù wá sí ayé láti gba ẹlẹ́ṣẹ̀ là nínú àwọn ẹni tí èmi jẹ́ pàtàkì. Ó sọ fún wa wípé nítorí ìgbàlà tí a fún òun, nítorí wípé a ti jẹ́ kí òun jẹ́ alábápín nínú ẹ̀bùn ọ̀run, nínú ìdáríjì, nínú ẹ̀jẹ̀ Jésù Kristì, wípé òun fi ọkàn ọpẹ́ àti ìmoore hàn sí Ọlọ́run ní ìgbà gbogbo. Ìkẹrin, fún ìtẹ̀síwájú nípa ti ẹ̀mí àwọn ẹlòmíràn, fún ìtẹ̀síwájú nípa ti ara àwọn ẹlòmíràn, ó yẹ kí a máa fi ọkàn ọpẹ́ hàn sí Olúwa ní ìgbà gbogbo. Nínú Tẹsalóníkà kínní, orí kejì, ẹsẹ̀ ìkẹtàlá, Tẹsalóníkà kínní, orí kejì, ẹsẹ̀ ìkẹtàlá, nítorí èyí lí àwa ṣe ń dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pẹ̀lú lé àìsimi, pé nígbà tí ẹ̀yin gba ọ̀rọ̀ tí ẹ̀yin gbọ́ lọ́dọ̀ wa, àní ọ̀rọ̀ Ọlọ́run, ẹ̀yin kò gbà á bí ẹni pé ọ̀rọ̀ ènìyàn, ṣùgbọ́n gẹ́gẹ́ bí ó ti jẹ́ nítòótọ́ bí ọ̀rọ̀ Ọlọ́run, èyí tí ó ṣiṣẹ́ gidigidi nínú ẹ̀yin tí ó gbàgbọ́ pẹ̀lú. Nígbà tí Pọ́ọ̀lù Apọ́stélì, tí ó rí bí àwọn wọ̀nyí ṣe ń tẹ̀síwájú nínú ìgbàgbọ́, ó wípé òun dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Ìkarùn-ún, ó yẹ kí a máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún ohun gbogbo àti nínú ohun gbogbo. Tẹsalóníkà kínní, orí karùn-ún, ẹsẹ̀ ìkejìdínlógún, ẹ máa dúpẹ́ nínú ohun gbogbo. Bí a rí oúnjẹ, ó yẹ kí a dúpẹ́. Bí ó fún wa níṣẹ́, ó yẹ kí a dúpẹ́. Bí ó sì dàbí ẹni wípé nǹkan kò tóra wọn ní ìgbésí ayé wa, ó yẹ kí a wo àwọn oore tí Ọlọ́run ṣe fún wa, ó yẹ kí a sì máa dúpẹ́ ní ìgbà gbogbo nínú ohun gbogbo àti fún ohun gbogbo. Ẹ máa dúpẹ́ nínú ohun gbogbo, nítorí èyí ni ìfẹ́ Ọlọ́run nínú Kristì Jésù fún yín. Bí a bá wo Kólósè orí kínní, èyí tí a ń kọ́ lónìí, Pọ́ọ̀lù sọ nǹkan mẹ́rin ọ̀tọ̀ọ̀tọ̀ tí ó yẹ kí a fi máa dúpẹ́, bí ó tilẹ̀ jẹ́ wípé nígbà gbogbo àti nínú ohun gbogbo ló yẹ kí a máa dúpẹ́. Ṣùgbọ́n nígbà tí ó wo ìgbésí ayé onígbàgbọ́ tí àwọn ará Kólósè wọ̀nyí ń gbé, tí ó sì wo àwọn àǹfààní tí ìrere ti mú bá wọn, ó sọ ohun mẹ́rin pàtàkì ti o ye ki won ki o ma dope fun ton pada lo si Kolose ori kini lati ese ikejila ki ama dupe lowo baba eni ti o mu wa ye lati je alabapin ninu ogun awon eniyan mimo ninu imole eyi ni ohun kini ti Paul apostle ti o nso fun awon eniyan woye pe o ye fun ope ikini nitori pe ati mu won ye lati je alabapin ninu ogun awon eniyan mimo ninu imole ohun ti a nso fun ani we pe tele tele awon eniyan woyi gege bi elese ati gege bi keferi won ko ye won ko to lati je alabapin ninu ogun awon eniyan mimo sugbon nitori ise ti Jesu Kristi se lori igi agbelebo amu won ye lati je alabapin ninu ogun na nitori be o ye fun ope wo ese ketala ki owo idi keji ti o ye ki a fi ma dope lowo Olorun eni ti o ti gba wa kuro lowo agbara okunkun eyi ni idi keji we pe lese kese ti ati ba Jesu gbo agba wa kuro lowo agbara okunkun bi a ba tesiwaju ni ese yi kan na ti o si si wa nipo ninu sinu ijoba ayanfe omo re eyi ni idi keta ikerin wa ni ese ikerinla ninu eyi ti awa ni idande nipa eje re ani idariji ese o merin wonyi ni afesoro le lori nisisiyi ikini awon ogun ini wa ikeji idande wa iketa isipo pada wa ikerin irapada idande ati idariji wa wo ikini ogun ini wa ranti wi pe ohun ti apostle Paul nso fun ani wi pe bi a ba je onigbagbo tooto ati ni ogun ini ninu Kristi ati je alabajopin ninu ogun yi pelu Jesu Kristi nitori eyi o ye ki a fi okan imore ati ope han fun olowa ese ikejila ki a ma dupe lowo baba eni ti o mu wa ye lati je alabapin ninu ogun awon eniyan mimo ninu imole mo fe ki o sakiyesi awon oro kan ti o se pataki nihin o wi pe o mo wa ye o wi pe awon eniyan mimo le o ni ogun yi sugbon o mo wa ye lati le je alajopin tabi alabapin pelu awon eniyan mimo o wi pe awon eniyan mimo ti o rin ninu imole ikini o mo wa ye ikeji pelu awon eniyan mimo iketa awon eniyan mimo ti o rin ninu imole ranti wi pe awa ti a je keferi awa ti a je elese awa ti a je eni ti a sonu eni ti a tanu eni ti o jina rere si Olorun tele tele a ko ye si ore ofe tabi ibukun Olorun nitori pe iwe mo je ki o ye wa wi pe awa ti a je elese ni akoko ti a je elese yi a jina rere si Olorun wo Efeso ori keji lati ese ikejila pe le akoko na eyin wa le aini Kristi e je ajiji si anfani awon oloto Israeli ati alejo si awon majemu ileri ni laini ireti laini Olorun le aye eyi je wi pe tele tele ki a to mo Jesu tele tele ki a to ko ise wa sile tele tele ki a to bo lowo ise a ko ye si ogun awon eniyan mimo nitori wi pe a je alaini Kristi a je ajiji si awon ibukun ati awon anfani awon oloto Israeli a je alejo si awon majemu ileri a si je alaini ireti ati alaini Olorun nitori be a ko ye tele tele bawo ni a wa se di eni ti o ye si ogun awon eniyan mimo ninu imole bi a se di eni ti o ye ni wi pe awe wa nu ninu eje Jesu Kristi bi a se di eni ti o ye ni wi pe Jesu Kristi ru ebi wa o ru ese wa o si ko awon ese wa lo bi ati wa si ese agbelebo ti a kunle ti a gbadura ti a so fun Olorun wi pe a mo wi pe a o leto a o si ye si ibukun ati anfani ti Olorun ti pese sile fun awon eniyan mimo nitori wi pe a je alaimo a je alaiye a je elegan a je eleri ni waju olorun a si je eni ti ise okunkun ati agbara okun ti o njoba ni igbese aye re nitori be a mo wi pe a ko ye sugbon nigba ti agba Jesu Kristi gbo nigba ti a je wo se wa ti a ko sile nigba ti emi olorun ba emi wa je re wi pe a di omo olorun nigba yi gan ni o toka si wi pe a di eni ti o ye lati je alabapin ninu ogun awon eniyan mimo se o mo wi pe bi baba ba fe di ologbe bi o ba fe fi aye sile wi pe baba yi a bere si ni pin ogun sugbon a ki pin ogun fun alejo a ki pin ogun fun awon ota awon omo ti a bi lati inu wa jade le a ma pin ogun fun nigba ti a di eniyan mimo nigba yi gan le a di omo olorun nitori pe bi o ba se wa ni ipo ota olorun bi o ba wa ninu okunkun sibe sibe tabi bi o ba wa ninu awon ti o nse lodi si oro olorun o ko ni ogun tabi ni lodo olorun sugbon nigba ti a dari ese re jio ti a fa o somo odo olorun nipasẹ iku Jesu Kristi nigba yi gan li odi alabapin ninu ogun awon eniyan mimo awon eniyan mimo wo le an so nipa re awon ti a ti so won di aye so won di otun nipa iwenumo eje Jesu Kristi ranti we pe eje Jesu yi ni o we wa nu kuro ninu ese gbogbo wo Johanu kini ori kini ese ikeje sugbon bi awa ba rin ninu imole se ranti we pe awon eniyan mimo ti an so nipa re won je awon eniyan mimo ninu imole ni sugbon bi awa ba rin ninu imole bi ohun ti nbe ninu imole awa ni idapo pelu ara wa eje Jesu Kristi omo re ni we wa nu kuro ninu ese gbogbo eje Jesu Kristi omo re ni we wa nu kuro ninu ese gbogbo awon wonyi le a pe ni eniyan mimo eniyan oto awon ti o je omo olorun awon ti o rin ninu imole bi a ba nso nipa imole o ye ki o ye wa pe imole ni idakeji okunkun bi a ba si nso nipa okunkun ninu bibeli a fi okunkun we awon esin eke ti o wa ninu aye bi o ba je wi pe o wa ninu awon esin eke ti o wa ninu aye yi o ki se eni ti o je eniyan mimo ninu imole nitori wi pe o ngbe ninu okunkun sibe sibe bi o ba si wa labe esin ro abe agbara isu o wa ninu okunkun sibe sibe bi ese ba wa ni igbese aye re o wa ninu okunkun sibe sibe ohun ti a n so ni wi pe bi a ba so wi pe a n rin ninu imole lakoko o je wi pe otito ihin rere imole ihin rere eko ododo ihin rere o ti farahan fun wa a si ti gba otito ati eko ihin rere eyi ti tan imole si okan wa nitori wi pe oro re ni fitila si ipa ese mi bi a ba ti gbo ihin rere ti a si ti jewo ihin rere yi ti a ti fi ara wa si abe isakoso eko ihin rere eyi je wi pe a n rin ninu imole kii se bee nikan soso bi a ba n fi ese we okunkun a ni lati maa fi iwa mimo we imole bi eniyan ba wa ninu imole o je wi pe o ti gba otito ododo irere o si je wi pe o rin ninu imole iwa mimo ka ese yi o gbagbo wi pe yo yi ojo bee lo nisisiyi ese ikejila ki a ma dupe lowo baba eni ti o mu wa ye aje alaye tele tele nisisiyi o ti da oloju bi a se di eni ti o ye nitori iko Jesu Kristi fun wa eni ti o mu wa ye lati je alabapin ninu ogun awon omo ninu ogun awon eniyan mimo nitori wi pe ogun ko si fun ota ogun ko si fun eni ti o jina rere ogun ko si fun awon alejo sugbon eni ti o mu wa ye lati je alabapin ninu ogun awon eniyan mimo awon eniyan mimo wonyi nikan soso le o je omo olorun awon ti o rin ninu otito ihin rere ati ninu iwa mimo nipa ogun ti a je alabapin ninu re je ki a wo Romu ori kejo ese ikerindinlogun si iketadinlogun emi ti kara re Leomba emi wa jeri pe omo Olorun le awa ise emi ti kara re yi ni emi mimo emi ti kara re leomba emi wa jeri wi pe leyin igba ti a ti ko ise wa sile leyin igba ti a ti gbadura pelu ibanuje ibinuje eni wa bi Olorun leyin igba ti a ti ronipo ada ti a ti ko eyin si gbogbo awon ise wa ti a ti gba Jesu Kristi gege bi Oluwa ati Olugba wa Olugbala wa emi ti kara re le o ba emi wa jeri lati igba na we pe omo Olorun le awa ise nje bi a ba ti di omo wo ese iketa dilogun bi awa ba si je omo nje ajogun le awa ajogun Olorun ati ajimo jogun pelu Kristi bi o ba se pe awa ba jiya bi o ba se pe awa ba jiya eyi ni awon enu ni bini ti yo dide se wa nitori we pe adi omo Olorun oni ki a le se wa logo pelu re adi ajimo jogun pelu Kristi nitori wi pe ati di omo Olorun ranti wi pe gba ti a so pe adi omo Olorun e je wi pe ati rin ninu imole ehin rere ati n gbe igbesi aye wa mimo eyi ti o wu Olorun ninu Peteru kini ori kini Peteru kini ori kini lati ese iketa olobukun le Olorun ati baba Jesu Kristi Oluwa wa eni ti o tun wa bi gege bi opolopo anu re sinu ireti aye nipa ajinde Jesu Kristi kuro ninu oku wo nso we pe eni ti o tun wa bi ibi titun yi ni a npe ni idariji ese oni a npe ni ibala bi ati tun wa bi bi ati dari ese wa je wa bi ati fa wa sumo odo Olorun nipa iku Jesu Kristi fun lori igi agbelebo eyi ni o je ki a di eni ti o n jogun ohun iyebiye iye ainipekun pelu omo Olorun ese ikerin o ni atunwabi sinu ogun aidebaje ati ailabawon ati eyi ti ki sa ti a ti fi pamo le orun deyin eyin ti a n pamo ninu agbara Olorun nipa igbagbo si igbala ti a mura lati fi han ni igba ikehin a n so fun wa wi pe awon nkan woyi won je ogun ini fun wa wo ese ise awon aposteli ori ogun ise awon aposteli ori ogun ese ikeji le logbon nje nisisin ye ara mo fi yin le Olorun lowo ati oro ore ofe re ti o le gbe yin duro ti o si le fun yin ni ini eyi ni ni ogun laarin gbogbo awon ti a so di mimo o se wa laanu we pe awon ti won lo si ile isin ni ibi gbogbo opolopo won ni won ko gba iso di mimo iwa ododo iwa ire koja won ko gba nkan won ye gbo sugbon ti a so fun wa ninu awon oro Olorun ti a ka won yi ni we pe awon ogun ti a ni lodo Olorun awon anfani ti a ni lodo Olorun won je ti awon ti a ti wo ese won nu awon ti a ti mo ese won kuro awon ti a ti yi igbesi aye won pada awon ti won ti di mimo o so wi pe a ti o si le fun won ni ini laarin gbogbo awon ti a ti so di mimo nitori be bi o ba je eni ti o n wa si ile isin sugbon ti o dabi eni wi pe a ko ti idari ese re je o o ti bo lowo agbara ese ohun ti o ye ki o se ni kiakia ni wipe ki o sato Olorun lo ki o so fun Olorun wipe o n fe idariji awon ese re bi Olorun ba ti n dariji o beni yio ma mu agbara ese kuro ni igbesi aye re yio si sese fun o lati rin ninu imole yio sese fun o lati wa ni mimo lati wa ni pepe niwaju Olorun bi a ba n so nipa awon ogun ini bi a ba n so nipa awon anfani ti a ni lati odo Olorun èyí tí Paul ń sọ fún wa wípé ó yẹ kí a máa dúpẹ́ lórí rẹ̀ ó yẹ kí a mọ̀ wípé àwọn tí wọ́n wà nínú ẹ̀ṣẹ̀ síbẹ̀síbẹ̀ wọn kò ní pín nínú àwọn ogun wọ̀nyí nínú Kọ́rìntì kínní orí kẹfà láti ẹsẹ̀ ìkẹsàn-án Kọ́rìntì kínní orí kẹfà láti ẹsẹ̀ ìkẹsàn-án ẹ̀yin kò mọ̀ pé àwọn aláìṣòótọ́ kì yóò jogún ìjọba Ọlọ́run ẹ̀yin kò mọ̀ wípé àwọn aláìṣòótọ́ wọn kì í ṣe ọmọ Ọlọ́run nítorí bẹ́ẹ̀ àwọn ọmọ kì í jogún láti ọ̀dọ̀ ọba àwọn tí kì í ṣe ọmọ kì í jogún láti ọ̀dọ̀ ọba ẹyin kò ha mọ̀ wípé àwọn aláìṣòótọ́ wọ́n jẹ́ àjèjì sí ọlọ́run nítorí bẹ́ẹ̀ àwọn àjèjì kì yóò jogún ìjọba ọlọ́run kí a má ṣe tàn yín jẹ kì í ṣe àwọn àgbèrè tàbí àwọn abọ̀rìṣà tàbí àwọn panṣágà tàbí àwọn aláìlera tàbí àwọn tí ń fi ọkùnrin ba ara wọn jẹ tàbí àwọn olè tàbí àwọn olójúkòkòrò tàbí àwọn ọ̀mùtí tàbí àwọn ẹlẹ́gàn tàbí àwọn alọ́nilọ́wọ́gbà ni yóò jogún ìjọba ọlọ́run. Àwọn ẹ̀sán wọ̀nyí ni ó ń sọ fún wa lẹ́sẹ̀lẹ́sẹ̀ àwọn tí kò ní ìpín nínú ogún ìní àwọn ọmọ ọlọ́run àwọn tí kò ní ìpín nínú ogún ìní àwọn ènìyàn mímọ́ tí ń rìn nínú ìmọ́lẹ̀ ó sọ fún wa ní ìkọ̀ọ̀kan ó sọ nípa àwọn aláìṣòótọ́ àwọn àgbèrè àwọn abọ̀rìṣà àwọn panṣágà mo gbàgbọ́ wípé àwọn èdè tí bíbélì lò wọ̀nyí pé ó yé ọ dáradára ó ń sọ nípa àwọn aláìlera èyí kò sọ nípa ẹni tí ó ní àìsàn lára ó ń sọ nípa àwọn tí ń fi ọkùnrin ba ara wọn jẹ́ ó ń sọ nípa àwọn tí ń rédè òru ó ń sọ nípa àwọn tí wọ́n ń rin ìrìnkúrìn àwọn tí wọ́n ní ìfẹ́kúfẹ̀ẹ́ ìfẹ́ gbógbóná sí àwọn aya ẹlòmíràn tàbí sí àwọn ọ̀dọ́mọbìnrin ó ń sọ nípa àwọn alọ́nilọ́wọ́gbà pẹ̀lú ó ń sọ nípa àwọn olè ó ń sọ nípa àwọn olójúkòkòrò àwọn ọ̀mùtí àti àwọn ẹlẹ́gàn àti ọ̀pọ̀lọpọ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ wípé àwọn wọ̀nyí wọn kò ní ìpín nínú àwọn ogún àwọn ènìyàn mímọ́ kí sì ni àwọn ogún tí a ń sọ nípa rẹ̀ kí ni ogún ìní àwọn tí yóò wà pẹ̀lú ọlọ́run àwọn tí wọ́n ń jogún pẹ̀lú Jésù Kristì nítorí iṣẹ́ tí ó ṣe ní orí igi àgbélébò ìkíní ìyà ẹnipẹ̀kun ìkejì gbogbo àwọn ìlérí ọlọ́run tí a ṣe nínú bíbélì ìkẹta ohun gbogbo lè a sọ fún wa wípé wọn ó jèrè rẹ̀ wọn ó sì jogún rẹ̀ láti ọ̀dọ̀ ọlọ́run ẹ jẹ́ kí a lọ sí ohun ìkejì tí ó yẹ fún ọpẹ́ lọ́dọ̀ ọlọ́run kí a padà sí Kolose orí kìíní láti ẹsẹ̀ ìkejìlá kí a máa dúpẹ́ lọ́wọ́ ọlọ́run nítorí kìíní nítorí wípé ó mọ̀ wá yẹ láti jẹ́ alábàápín nínú ogún àwọn ènìyàn mímọ́ nínú ìmọ́lẹ̀ àti nítorí kìíní ó yẹ kí a fi máa dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run ẹni tí ó ti gbà wá kúrò lọ́wọ́ agbára òkùnkùn ẹni tí ó ti gbà wá kúrò lọ́wọ́ agbára òkùnkùn bí a bá ń sọ nípa agbára òkùnkùn lẹ́sẹ̀kẹsẹ̀ tí Ádámù àti Éfà tí wọ́n ti ṣẹ̀ sí ọlọ́run bẹ́ẹ̀ ni agbára òkùnkùn ti ń jọba lórí gbogbo ènìyàn tí a bí sáyé nítorí wípé kò sí ẹnikẹ́ni nínú ara tí ó lè bọ́ lọ́wọ́ èṣù lọ́wọ́ agbára òkùnkùn fúnra rẹ̀ èyí ni a fi máa ń rí wípé gbogbo ẹlẹ́ṣẹ̀ pátápátá ni wọ́n wà lábẹ́ agbára èṣù agbára òkùnkùn ó ṣeéṣe kí àwọn ẹmẹ̀wà àwọn oníṣẹ́ èṣù àwọn ọmọ ogun rẹ̀ kí wọ́n kí ó máa ṣe wàhálà tàbí kí wọ́n kí ó máa fìtínà ẹnìkan èyí ni wípé àwọn ènìyàn wọ̀nyí kò tí ì bá Jésù Kristì pàdé àwọn ènìyàn wọ̀nyí a kò dáàbò bò wọ́n nípa ẹ̀jẹ̀ Jésù Kristì àwọn ènìyàn wọ̀nyí wọn kò tí ì rí ìmọ́lẹ̀ tí ó wà nínú ìhìn rere nítorí bẹ́ẹ̀ ni agbára òkùnkùn ṣe ń jọba lórí wọn kò sì ṣeéṣe fún ẹrú èṣù ẹrú ẹ̀ṣẹ̀ ẹrú agbára òkùnkùn láti bọ́ lọ́wọ́ èṣù ẹ̀ṣẹ̀ àti ayé nínú agbára òun ti ká rẹ̀ nìkan bí kò ṣe wípé ọlọ́run nìkan ṣoṣo ló ní agbára láti dá wa sílẹ̀ wo Jeremiah orí 31 ẹsẹ̀ 11 nítorí Olúwa ti tú Jákọ́bù sílẹ̀ ó sì rà á padà lí ọwọ́ ẹni tí ó lí agbára jù ú lọ nítorí bẹ́ẹ̀ jẹ́ kí ó yẹ wípé agbára òkùnkùn jẹ́ agbára tí ó kọjá agbára ènìyàn wípé kò sí ẹnikẹ́ni tí ó lè gba ara rẹ̀ kúrò lọ́wọ́ agbára òkùnkùn nígbà tí a ti ṣe wàhálà títí nígbà tí a ti gbìyànjú láti bọ́ lọ́wọ́ èṣù lọ́wọ́ ẹ̀ṣẹ̀ lọ́wọ́ ayé àti lọ́wọ́ agbára òkùnkùn tí kò ṣeé ṣe fún wa nígbà yìí gan ni a rán Jésù Kristì ẹni tí ó kú fún wa nígbà yìí gan ni a rán Jésù Kristì ẹni tí ó fi ara rẹ̀ rúbọ fún wa kí a ba lè gbà wá kúrò lọ́wọ́ agbára òkùnkùn igba yi gan ni anfani ije ti wa nitori oluwa ti tu o sile o si ti ra o pada lowo awon ti o le agbara ju o lo bi abawo Isaiah ori kokan dini adota Isaiah ori kokan dini adota lati ese ikerin lelogun a le gba ikogun lowo alagbara bi tabi a le gba awon onde lowo awon eni ti won to fun sugbon bayi le olowa wi a o ti le gba awon onde kuro lowo awon alagbara a o si gba ikogun lowo awon eni eru nitori eni ti o nba oja li emi o baja eni ti emi o si gba awon omo re la nigbati ani igbala nigbati adari ese wa je wa nigbayi gan le agba wa kuro labe agbara okunkun aso fun a wi pe ko sese ni ese ikerin lelogun yi fun agbara eda tabi agbara awa ti kara wa lati gbara wa sile ko lowo eni ti ato fun eni ti ato fun nitori ese wa ni esu eni ti ato fun ni eni yi to nje gaba lori wa sugbon ko sese fun wa lati bo kuro labe agbara re sugbon nitori Jesu Kristi ti o ko fun wa nitori wipe oni o ni agbara ju esu ju iku tabi onkohun lo o gba wa kuro lowo awon nkan wonyi ti o nje gaba lori wa wipe agba wa sile kuro labe agbara okunkun ninu ise awon aposteli ori 24 ise awon aposteli ori 24 ese 22 lati la won le oju ki won ki o le yi pada kuro ninu okunkun si imole ati kuro lowo agbara satani si olorun ki won ki o le gba idariji ese ati ogun pelu awon ti a so di mimo nipa igbagbo ninu Jesu igbagbo ninu mi o n so fun wa ni iwe pe bi ireti n wole be ni a n la wa loju be ni okunkun n fo lo be ni a si mo awon ere ati anfani ti a ni ninu olorun o ni ki a le la won loju o ni ki a le yi won pada kuro ninu okunkun si imole ati kuro lowo agbara satani si olorun o ye ki o yi o wipe bi a ba ti dari ese re je o bi a ba ti fun ni igbala latoke wa bi olorun nipasẹ Jesu Kristi ba ti n joba ninu re wipe a ti da o ni ide a si ti gba o kuro labe agbara satani bi a ba wo Hebero ori keji o n so nipa nkankan naa fun wa nipa idande nipa igbala nipa itusile ti a ni Hebero ori keji lati ese ikerinla nje niwon bi awon omo ti se alabapin ara ohun eje mo tun feran oleti lekan si eyi ko si fun awon eru ese eyi ko si fun awon ajeji awon ti won je ajeji si Kristi ajeji si olorun eyi ko si fun awon ti won wa ninu ese sibe o n so awon ohun ini awon ogun ini awon ohun ti awon omo olorun ti won se ajopin re nje niwon bi awon omo ti se alabapin ara ohun eje be gege le ohun pelu si se alabapin ninu okan na ki o le ti pa iku pa eni ti o ni agbara ikurun eyi ni ni esu a n so fun wa wipe pelu iku ti Jesu Kristi ku lori igi agbelebo wipe o ta je re sile fun wa o fi ara re rubo fun wa ẹbọ ti Ọlọrun gba si ẹbọ ikẹyin ati ẹbọ ti o peye wipe nipa ẹbọ yi nipa ohun ti Jesu Kristi se fun wa yi ni a gba wa sile kuro lowo agbara esu kuro lowo eni ti o ni agbara iku nitori wipe o ti pa agbara re run ninu ese 15 ki o le gba gbogbo awon ti o fi itori iberu iku wa labe ide lojo aye won gbogbo awon miran won ti fi ara won di won ti so ara won di eru esu nipa wipe won ti da majemu pelu awon ogun esu pelu awon agbara esu sugbon so wipe bi o ba sa sabe agbara olorun bi o ba sa si abe abo ti o wa lati odo Jesu Kristi nitori ohun ti o se ni ori igi agbelebo wipe yo gba o kuro ninu awon nkan ti o ti jeje wipe boya titi aye boya titi iku wipe o wa labe agbara satani nitori wipe awon ti won ti ni idande awon ti won ti ni igbala awon ni agba patapata kuro lowo agbara okunkun lati ni idande Thomas wipe ki a yo wa kuro ninu ewo o si Thomas wipe bi a tin yo kuro ninu ewo yi ki a fa wa mo odo ara Jesu Kristi nipa ijiya ati ku Kristi ati ja agba kuro lowo agbara e okunkun ati kuro lowo ase okunkun nigba ti adi atunbi ni ati da wa nide kuro lowo agbara okunkun yi bayi ani lati mo eto wa ki a si duro lori eto wa ki a si ma tesiwaju pelu isegun ati wo ohun meji ti o ye fun idupe ikini ni wipe ani ogun ini pelu Jesu Kristi ikeji ni wipe ati gba wa kuro lowo agbara okunkun iketa wo Kolose ori kini pakeji ese iketala ti o si si wa nipo sinu ijoba ayanfe omo re o si wa nipo kuro ninu ijoba esu wa si ijoba ayanfe omo re ranti wipe nigba ti a je eru ese eru esu a wa ninu aginju a ngbe ninu aginju a ngbe ninu ibi ti bibeli pe ni ile iyo ti enikeni ki gbe nigba ti a wa ninu ese a wa labe satani sugbon nisinsin ti a ti mo olorun a se wa nipo a mu wa kuro ninu aginju a mu wa si ile a mu wa kuro ninu ilu ti o jina rere ilu ti a ko ti ni alaafia a mu wa sinu ijoba olorun ijoba ayanfe omo re a mu wa kuro ninu wahala ti a ti ni tele tele idalebi ti a ti ni tele tele a mu wa si odo Jesu Kristi nitori wipe a ti so wa di omo eyi ye fun idupe nitori naa ni Paul apostle fi so wipe o ye ki a ma dupe lowo olorun baba nitori wipe o ti si wa ni ipo kuro ninu ijoba okunkun o si ti mu wa si ijoba ayanfe omo re ninu Thessalonica kini ori keji ese keji la ki eyin ki o le ma rin ni yiye olorun eni ti o n pe yin sinu ijoba ati ogo o ti kara re o ye ki o ye wa wipe bi a ba ti n di omo olorun be ni a n ko egbe okunkun sile nitori kini nitori wipe ati se wa nipo kuro ninu okunkun sinu imole bi a ba ti n di omo olorun be ni a n ko egbe awon omoti sile nitori kini nitori wipe a se wa nipo a mu wa kuro ninu aginju a mu wa si ile bi a ba ti n di omo olorun be ni a n fi iwakiwa be ni a n fi sile nitori kini nitori wipe a ti yo wa kuro ninu egbe awon ti o je ajiji si olorun ati ajiji si Kristi a ti so wa di omo olorun a si ni alaafia pelu re o ni eni ti n pe yin sinu ijoba ati ogo ohun ti kara re ninu Korinti keji ori kefa ese iketadinlogun si ese ikejidinlogun eni ojuse ti wa bi olorun ba ti se wa nipo kuro ninu okunkun sinu imole kuro ninu aginju si ile ati kuro ninu egbe awon ajiji ti a ti di omo olorun eyi ni ojuse wa Korinti keji ori kefa lati ese iketadinlogun nitorina ejade kuro laarin won nitorina ejade kuro ni laarin awon aborisa nitorina ejade kuro laarin awon tin fi okunrin ba ara won je nitorina ejade kuro ninu awon tin se afe aye nitorina ejade kuro ninu awon elese laarin awon elese ke si yara yin si oto le oluwa wi ke e ma se fi owo kan ohun aimo emi o si gba yin emi o si je baba fun yin eyin o si je omokunrin mi ati omo mirin mi le olowa olodumare wi ninu petero kini ori keji petero kini ori keji ese ikesan ati ese ikewa eyin ti ki se eniyan nigba kan ri sugbon nisisin yi eyin di eniyan olorun eyin ti ko ri anugba ri sugbon nisisin yi e ti ri anugba olofe mo be yin bi alejo ati bi ero lati fa seyin kuro ninu ife kufe ara tin ba okan jagun lati fa kuro ninu ife kufe ara tin ba okan jagun o so wi pe nigba kan ri a ki se eniyan olorun sugbon nisisin yi ati se wa nipo pada ati di eniyan olorun nigba kan ri a ko ri anugba sugbon nisisin nitori pe ati dari ese wa je wa nitori pe ati gba Jesu Kristi gbo nitori pe ati di eni igbala ati se wa nipo pada nisisin bi a ko ti le ri anugba tele tele ri ati ri anugba nisisin yi o so wi pe ati di iran awon ti o mo olorun wese ikesan sugbon eyin ni iran ti ayan olo alofa orile ede mimo eni eni oto ki eyin ki o le fi ola nla eni ti o pe eyin jade kuro ninu okunkun sinu imole iyanu re han ati se wa nipo pada ki a gbe igbesi aye ti o ye ipo ti a wa nisisin yi ohun ikerin ti o ye fun ope ti Paul apostoli ti o fenu kan ninu eko wa Kolose ori kini wa ni Kolose ori kini ese ikerinla ninu eni ti awa ni idande nipa eje re ani idariji ese eyi ni a pe ni irapada ati ni irapada okan wa ninu Efeso ori kini ese ikeje ninu eni ti awa ni irapada wa nipa eje re idariji ese wa gege bi oro ore ofe re bi a ba nso nipa irapada o ye ki a mo wi pe eyi mu idariji ese lowo bakan na ese ti o ye ki a jiya fun ese ti o ye ki o ran wa lo si orun igbe ese ti o ye ki a ma sise lori re nitori awon ti a se ti o bi olorun ninu ati dariji wa ati ra wa pada ati fa wa sumo odo olorun fun rara re nitori be o ye ki a ni okan ope si olorun ninu titu ori keji ese kerinla titu ori keji ese kerinla eni ti o fi ara re fun wa ki ohun ki o le ra wa pada kuro ninu ese gbogbo ki ohun ki o le ra wa pada kuro ninu ese gbogbo bi o ba je wo pe nitooto le ati di omo olorun ko ye ki ese kan soso ki o wa ni igbesi aye wa ko ye ki a tun ma so wi pe emi nfe o se alera fun ara ko ye ki a tun ma so wi pe agbere tabi panshaga tabi oju kokoro tabi owu jije tabi aran kan tabi ibinu tabi ija ni o so wa di eru ti o je wi pe lojojumo ni ojojo isimi ni a tun je wo ese o ni eni ti o fi ara re ra wa ki ohun ki o le ra wa pada kuro ninu ese gbogbo bi o ba je wi pe ni tooto le ati di omo olorun ko ye ki ese ki o tun ma joba lori wa ko si e ki a ma ru idalebi ese kaakiri o ye ki a mo wi pe ati dariji wa o ye ki a mo wi pe ko tun si iranti fun awon ese yi mo o si e ki a mo wi pe ati fun ani agbara lati gbe igbesi aye asegun lori ese gbogbo eni ti o ra eni ti o fi ara re fun wa ki ohun ki o le ra wa pada kuro ninu ese gbogbo ki o si le we awon eniyan kan mo fun ara re fun ini ohun ti kara re awon onitara ise rere bi a ba di omo olorun a ki ni ise boboru lowo a di eni ti o je onitara ise rere bi a ba di omo olorun a ki tun ni iwa iri lowo a je eni ti a ti we mo eni ti o je omo olorun ni tooto eni a fi ri bi a ba ko eko majemu titun dara dara wipe awon omo ehin Jesu Kristi won ki fi ojojumo je worship won ki fi ojojo isimi je worship won ki fi gbogbo igba koko ajinde tabi igba keresimesi tabi igba ifago je worship won je eni ti o bo lowo ese patapata bi o ba wo pe bi o ba wo Johanu kini ori keta lati ese ikejo si ese ikesan eni ti o ba ndese ti esu ni o je wi pe eni ti o ba wa ninu ese sibe a ko ti se ni ko pada kuro ninu aginjo sinu ile eni ti o ba ndese sibe o je wi pe a ko ti se ni ko pada kuro labe agbara okunkun agbara esu sinu ijoba ayanfe omo re o je wi pe eni to ndese sibe tabi eni ti o nje wose lojojumo abi eni ti o nje wose ni ojojo isimi o je wi pe a ko ti ra okan re pada ko ti ni igbala o wi pe eni ti o ba ndese ti esu ni eni keni ti ibaje o seje ki o je alufa ijo kan ni o ma nso wi pe ohun ndese sibe bibili so wi pe eni keni ibaje alufa ti o ndese ti esu ni o seje ki o je oniwaasu ihere kan ni aba pade ti o so wi pe ko si eni keni ti o le bo lowo ese wi pe ojojumo ni o ma njewo ese ti o nda ki a so fun iru eni be wi pe bibili wi pe eni ti o ba ndese ti esu ni o seje ki o je enikan ti o ro wi pe o nje osise ninu ijo tabi ohun ti le ti di atunbi le o si njewo ese lojojumo ti o so wi pe ese aimo ese baba ese koko ese iya ese baba ese ti a ko mo nipa re ese ti o le mo wa ese ti ko le mo wa iru eni be o je wi pe ko ti ni igbala ni kikun ni toto eni ti o ba ndese titani ti esu ni nitori lati atete ko se li esu ti ndese nitori eyi li omo olorun se farahan ki o le pa ise isurun wese ikesan o ye ki eyi ki o je iriri tire gege bi onigbagbo gege bi omo olorun eni keni ti a ti pa olorun obi eni keni ti a ti tun bi eni keni ti o ti ni igbala olorun eni keni ti a ti sinopo pada kuro ninu okunkun sinu ijoba ayanfe omo re eni keni ti a ti pa olorun obi ki dese nitori iru re n gbe inu re ko si le dese nitori pe ati epa olorun obi bi abati di atunbi bi abati yi wa pada bi abati ra wa pada ko ye ki a tun ma jewo ese lojojumo o ye ki a ti le jewo awon ese won ni lekan ki a ti ni idariji ki a si ni isegun lori awon ese ti a ti da tele nitori we pe bi olorun ba ti dariji wa ki tun mu awon ese won yi wa si iranti bi olorun ko ba si ranti awon ese won yi ko ye fun wa lati ma ranti won lehin igba ti a ti dariji wa nitori a so fun ninu Hebrew ori kejo lati ese ikewa nitori eyi ni majemu mi ti emi o ba ile Israel da le ojo won ni le Olowa wi emi o fi ofin mi sinu won emi o si ko si won li okan emi o si ma je olorun won o si ma je eniyan mi olukuluku ki yo si ma ko ara ilu re ati olukuluku arakunrin re wi pe mo Olowa nitori wi pe gbogbo won mi yo mo mi lati kekere de agba nitori emi o sanu fun gbogbo asododo won ati ese won ati asedede won ni emi ki yo si ranti mo nitori be bi a ba ti di eni igbala o daju we pe a ki yo je eni ti njewo ese eni ti ranti ese eni ti ni idalebi ese lojojumo tabi ni ojojo isimi je ki a wo Kolose lekan si ki a wo awon ti Paul apostle nso fun awe pe o ye ki o fi emi ope emi ore emi imori han lati inu okan won nigbagbo tooto Kolose ori kini lati ese ikejila o ni ki a ma dope ati se alaye fun awi pe o ye ki adura wa ki o je lakoko adura ope ki a si ni isepe ni waju Olorun kini awon ohun ti a n dope fun iwa Olorun a n dupe wipe Olorun je olooto a n dupe wipe Olorun ki n seke andupe pe bi olorun ba wi be o ma nse be andupe pe olorun ki yi pada atun dupe wo pe nipa ise ase pe jesu christ lori gi agbelebo asin dupe wo pe ati je eni igbala ase tun dupe pe awon elomiran won ni itesewaju ninu emi ati ninu ara andupe fun gbogbo sugbon o merin ototo ni paul so fun anihin wo pe o ye ki adupe fun ikini nitori pe o mo wa ye lati je alabapin ninu ogun awon eniyan mimo ninu imole o ye ki oronu loni o ye ki o wo awon ore ti olorun se fun bi o ba je wo pe ati dare ese re jio bi o ba je wo pe ati mu oye iwo ti o je alaiye tele tele ati asi ti so di alabapin ninu ogun awon eniyan mimo ninu imole o ye ki o dupe lowo olorun ikeji nitori wo pe o ti gba wa kuro lowo agbara okunkun o ye ki a dupe wipe nigbati a ti di eni igbala isu ati awon omo ogun re ati agbara okunkun won ko ni ipa lori wa mo iketa nitori wipe ati si wa nipo sinu ijoba ayanpe omo re bi o ba mo wipe ati gba okan re la ati mo wa si ijoba olorun ati mo kuro ninu okunkun sinu imole o ye ki eyi je ki o dupe lowo olorun ikerin eni ti ninu eni ti a wa ni idande ninu eni ti a wa ni irapada nipa eje re ani idariji ese bi o ba je pe ati wo okan re mo o si ti di eni igbala o si ni idalebi ese mo o je eni ti o ni agbara ore ofe olorun lati ma gbe ninu imole lati ma rin ninu imole irere o ye ki o le dupe lowo olorun eje ki a dede duro ki a si so fun olorun we pe a dupe lowo re nitori eni ti se adupe lowo re nitori ise asepe jesu christ lori igi agbelebo adupe lowo re nitori igbala wa adupe lowo re fun itesiwaju nipa ti emi adupe lowo re fun gbogbo se o ti di omo olorun se o ki se ajeji ninu ile olorun se ati gba okan re la se o ti ni ogun ini pelu awon eniyan mimo ti rin ninu imole o ye ki a dupe lowo olorun se ati da oni ide se ati gba o kuro lowo agbara okunkun se oluwa je oluwa fun o si je ni to nto o je agbara re o je ipa re o ye ki a dupe lowo olorun se ati se onipo pada kuro ninu aginju o ti wa sinu ile olorun o ti wa ninu ijoba olorun o ye ki a dupe lowo olorun se ati se onipo pada kuro ninu okunkun wa si imole o ye ki a dupe lowo olorun se ati se onipo pada o ti kuro laarin awon ajeji o ti di omo ninu ile o ye ki a dupe lowo olorun
1: baba wa ti nbe le orun adupe lowo yin we pe awa si waju yin ki se be nikan awa si ori tabili yin lati je onje ti emi ebe wa ni we pe ke se wa loju ki a le je onje emi yi ki a si di alagbara ninu oluwa a nbebe we pe ki e se wa loju ki e fi ona iye ki e fi han wa ke je ki nkan ti a nko ati eyi ti a n ka ki o je eyi ti o se wa lanfani ti o se wa loore ti o pese wa sile fun bibo jesu kristi adupe wepe e ti gbo ni oruko jesu kristi oluwa wa a n tesiwaju ninu eko wa loni a n wo kolose ori keji ese kewa kolose ori keji ẹsẹ kẹwàá a sì ti ṣe yín ní kíkún nínú rẹ ẹni tí í ṣe orí fún gbogbo ìjọba àti agbára níhìn ni a ń sọ fún nípa jésù kristi àti àǹfààní tí a ní nínú jésù kristi ó sọ wípé a sì ti ṣe yín ní kíkún nínú rẹ ẹni tí í ṣe orí fún gbogbo ìjọba àti agbára paul apostoli ẹni tí a ṣí lójú ẹni tí a fi ìrọ̀rùn hàn, ẹni tí ọ̀rọ̀ ọlọ́run tí ó yé, ẹni tí ẹ̀mí ọlọ́run tí ó kún nínú, tí ó fi la àwọn kírísítíẹ́nì, àwọn onígbàgbọ́, tí ó fi ń láwọn lóye nípa kírísítì, wí pé orí ni kírísítì jẹ́, ẹni tí a gbé ga, ẹni tí a gbé orúkọ rẹ̀ ga ju gbogbo orúkọ lọ, ẹni tí ó ga ju àwọn áńgẹ́lì, ẹni tí ó ga ju gbogbo ẹ̀dá pátápátá, ẹni tí ó jẹ́ wípé òun ni orí àti olúwa ohun gbogbo, òun ni ẹni tí a fi ìjọba àti ìdájọ́ lé lọ́wọ́, ní ìkẹyìn òun yóò ṣe ìdájọ́ gbogbo ayé. Ó wá ń sọ fún wa ohun tí a jẹ́ nínú Kristi àti ẹni tí a jẹ́ nínú Kristi. Ọ̀pọ̀lọpọ̀ ni kò mọ àwọn nǹkan tí a fẹ́ mẹ́nuba lónìí, ni ohun tó jẹ́ ìfihàn ìwé mímọ́ tí a fẹ́ kẹ́kọ̀ọ́ nínú rẹ̀ lónìí, nípa wípé a jẹ́ kíkún, a jẹ́ pípé nínú Kristi. Tí àwọn nǹkan wọ̀nyí kò yé, nítorí bẹ́ẹ̀ ó yẹ kí a fetí sílẹ̀, kí a fiyè sí ohun tí a ń kọ́ dáradára, kí a má bàa gbá wa lọ kúrò nínú wọn nígbà kan. Àìmọ̀ kan máa mú kí ìjọ kí ó pàdánù ọ̀pọ̀lọpọ̀ àǹfààní tí ó wà nínú Kristi. Àìmọ̀ kan yìí kan náà ni ó máa mú kí àwọn onígbàgbọ́ kí ó lo ìgbésí ayé wọn láì gbádùn tàbí láì ní púpọ̀ nínú àwọn ohun tí ó yẹ kí wọn kí ó ní nínú Kristi. Nínú ọkàn Ọlọ́run, nínú ète Ọlọ́run, ó ti fi gbogbo ìṣúra pamọ́ nínú Kristi fún wa. Àwọn ohun tí ó ṣe fún wa, ohun tí ó pèsè fún wa nínú Kristi, ó pọ̀ tó bẹ́ẹ̀ gẹ́ tó jẹ́ wípé ó ṣòro láti ṣe àpèjúwe wọn ní kíkún. Ó dàbí ọ̀rọ̀ tí ayabìnrin Sheba tí ó sọ fún Solomoni nígbà tí ó wípé a kò tí ì sọ ìdajì wọn. Bí a bá wo ohun tí a pèsè fún wa nínú Kristi, bí a bá wo ohun tí Ọlọ́run ṣe fún wa nígbà tí ó fi ọmọ bíbí rẹ̀ kan ṣoṣo rúbọ fún wa, a ó rí wípé a kò tí ì sọ ìdajì wọn fún wa. Tàbí kí a kúnkún sọ wípé bí a tilẹ̀ ń kà á, bí a tilẹ̀ ń rí i, bí a tilẹ̀ ń gbàdúrà, tí a sì ní díẹ̀ díẹ̀ nínú àwọn nǹkan tí Ọlọ́run ṣe fún wa nínú Kristi, a kò tí ì rí ìdajì àwọn nǹkan wọ̀nyí, a kò tí ì rí wọn gbà. Gẹ́gẹ́ bí ipò tàbí ààyè tí a wà nínú Kristi, ohun gbogbo ni ó jẹ́ tiwa nínú Kristi. Wo Kọ́rìntì kínní orí kẹta ẹsẹ̀ ìkọkànléní ogún. Nítorí náà kí ẹnikẹ́ni má ṣe ṣògo nínú ènìyàn, nítorí tiyín li ohun gbogbo. Ó ń sọ fún wa ohun tí a ní nínú Kristi, ó ní nítorí tiwa ni ohun gbogbo. Ohun gbogbo jẹ́ tiwa, ṣùgbọ́n ní pàtó ọ̀pọ̀lọpọ̀ ni ó jẹ́ wípé ìrírí nǹkan wọ̀nyí kò jẹ́ tiwọn, àti ohun tí wọ́n ti rí gbà nípa ti ẹ̀mí, nípa ti ara nínú Kristi kò tí ì dé ojú òṣùwọ̀n. Ó dàbí àwọn tí a rí nínú ìṣe àwọn apóstélì orí kọkàndínlógún, ìṣe àwọn apóstélì orí kọkàndínlógún ẹsẹ̀ ìkejì. Ó sì wé fún wọn pé ẹ̀yin a gba ẹ̀mí mímọ́ ná nígbà tí ẹ̀yin gbàgbọ́. Wọ́n sì wé fún wọn pé àwa kò gbọ́ rárá bí ẹ̀mí mímọ́ kan wà. Ẹ̀mí mímọ́ tí a ti fún àwọn onígbàgbọ́, àwọn tí a ti sọ di mímọ́, àwọn tí ó ti múra sílẹ̀, àwọn tí ó gbàdúrà tí ó wojú Olúwa, àwọn tí ó ti dúró lórí òkè ní yàrá òkè ní Jerusalemu, ẹ̀mí mímọ́ tí a ti tú dà lé wọn lórí, tí a ti fún ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹlòmíràn nínú ìṣe àwọn apóstélì ní Éfésù, ni Paul ti rí àwọn ọmọ ẹ̀yìn wọ̀nyí tí ó ń bi wọ́n wípé àǹfààní tí a ní nínú Kristi. Agbára ẹ̀mí mímọ́ tí a ní nípa wípé a jẹ́ ti Ọlọ́run, agbára ẹ̀mí mímọ́ tí ó lè jẹ́ tiwa láti fún wa ní ìṣẹ́gun, láti jẹ́ kí iná ẹ̀mí kí ó máa jó nínú wa. Ẹ̀yin a ti rí igbà nígbà tí ẹ gbàgbọ́, wọ́n wípé àwa kò tilẹ̀ mọ̀ rárá, àwa kò gbọ́ rárá bí ẹ̀mí mímọ́ kan wà. Èyí ni ìgbésí ayé ọ̀pọ̀lọpọ̀, wípé ohun tí a ti ṣe fún wa, ohun tí ó yẹ kí ó jẹ́ tiwa kò jẹ́ tiwọn, nítorí wípé wọ́n jẹ́ aláìmọ̀kan, aláìlóye nípa kíkún tí a ní nínú Kristi. Ọlọ́run ti ṣe ohun púpọ̀ fún wa nípasẹ̀ Kristi. Kí a kúnkún wípé ó ti ṣe ohun gbogbo tí ó yẹ láti ṣe fún wa nípasẹ̀ Kristi. igbagbo ninu Kristi ni o ma je ki a ni ekun ninu Olorun ati opo yanturu opolopo ohun ti Olorun ti pese fun asugbon aimokan ati aigbagbo ni o ma bi opolopo lowo ti o je wipe ati mu ife Olorun se ati

ẹ̀kọ́ yìí kẹ́ ẹ mọ ohun tí a ní nínú Kristi. A wo ìdánilẹ́kọ̀ọ́ yìí nínú àkòrí mẹ́ta. Ìkíní, ìṣọ̀kan pẹ̀lú Kristi. Ìkejì, kíkún nínú Kristi. Ìkẹta, kíkún tí a ní, kíkún tí ó jẹ́ tiwa. Ìkíní, ìṣọ̀kan pẹ̀lú Kristi. Jẹ́ kí a tún padà sí Kolose. Kolose orí kejì, ẹsẹ̀ ìkẹwàá. A sì ti ṣe yín ní kíkún nínú rẹ̀, ẹni tí ṣe orí fún gbogbo ìjọba àti agbára. A ń sọ fún àwọn wọ̀nyí wípé a ti ṣe yín ní kíkún nínú rẹ̀, èyí jẹ́ nínú Kristi. Ó yẹ kí a tọpasẹ̀ ọ̀rọ̀ yìí nínú Kristi. Bí a bá rí ẹni tí ó wọ inú ẹbí wa wá, a máa ń sọ wípé ó ti di ara wa, ó jẹ́ ọ̀kan nínú wa. Bí a bá rí ẹni tí ó ti wà ní ìta tẹ́lẹ̀tẹ́lẹ̀, tí a bẹ̀wé pé kí ó wọlé, tí ó sì gba ìṣèpẹ̀ wa tí ó wọlé, a máa ń sọ wípé ó wà nínú ilé. A máa sọ wípé, tí a bá sọ wípé níbo ló wà, a máa ń tọ́ka sí ilé náà wípé ó wà nínú rẹ̀. Bí ó bá jẹ́ pé a fẹ́ fi ohun kan pamọ́, tí a fi sínú àpótí, tí a sì ń wá nǹkan wọ̀nyí, ọmọ wa máa rán wa létí wípé ó wà nínú rẹ̀. A sì tọ́ka sí àpótí, èyí jẹ́ wípé bí a bá fẹ́ wá nǹkan wọ̀nyí, nǹkan yìí tí a ń wá, a ó rí níbi tí a fi pamọ́ sí nínú àpótí. Mo ṣe àpèjúwe yìí kí ó lè yí ọ dáradára wípé nígbà tí a sọ wípé a ti ṣe wá ní kíkún nínú rẹ̀, èyí jẹ́ wípé lákọ̀ọ́kọ́, a ní láti kọ́kọ́ wọ inú ẹbí Ọlọ́run. A ní láti kọ́kọ́ wá sí inú ilé Ọlọ́run. A ní láti kọ́kọ́ wá sínú ìjọba Ọlọ́run. A ní láti kọ́kọ́ wá sínú Kristi, ẹni tí ó jẹ́ olùgbàlà fún wa. Ó yẹ kí èyí kí ó yé wa dáradára. Bí ènìyàn bá wà lóde, tí a sì fẹ́ mu wọ inú ilé, kí a bá lè sọ pé ó wà nínú ilé, ó jẹ́ wípé ó ní láti gbé ìṣísẹ̀, ó ní láti kúrò lóde níbi tí ó wà, kí ó wọnú ilé. Bákan náà ni, àwa tí a ti wà nínú ẹ̀ṣẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀, àwa tí a ń mu ẹ̀ṣẹ̀ bí ẹni mu omi, tí a ń jẹ ẹ̀ṣẹ̀ bí ẹni jẹun, àwa tí a ń ṣògo nínú ẹ̀ṣẹ̀, àwa tí a ń yangàn nínú ẹ̀ṣẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀, tí a ti wà nínú òkùnkùn, tí a ti wà lóde, tí a kò sí ní ìjọba Ọlọ́run. Bí a bá fẹ́ sọ wípé a wà nínú Kristi, a wà nínú rẹ̀, ṣe o mọ̀ wípé kí a tó sọ wípé a sọ wa di kíkún nínú rẹ̀, a ní láti kọ́kọ́ wá sínú rẹ̀. Nítorí bẹ́ẹ̀, bí a bá fẹ́ wá sínú rẹ̀, a ní láti gbé àwọn ìṣísẹ̀ kan. Ìṣísẹ̀ tí a ní láti gbé ni wípé a ní láti ronúpọ̀ àdá, a ní láti gba Jésù Kristi Olúwa gbọ́. Lẹ́sẹ̀kẹsẹ̀ tí a bá ti rí wípé a gba Jésù Kristi Olúwa gbọ́, ohun tí Bẹ́ẹ̀lì sọ ni wípé a ti di ẹni tí ó wà nínú Jésù. A di ẹni tí ó wà nínú Jésù. Yẹ kí a wo Éfésù orí kìíní, ẹsẹ̀ ìkeje. Nínú ẹni tí àwa ní ìràpadà wa nípa ẹ̀jẹ̀ rẹ̀, nínú ẹni tí ó ń sọ nípa Jésù wípé bí a bá wọ inú Jésù, bí a bá wá sínú ìjọba Jésù, bí a bá kúrò nínú òkùnkùn, bí a bá kúrò nínú ẹ̀ṣẹ̀, bí a bá gbé ìṣísẹ̀, ìrònúpọ̀àdà àti ìgbàgbọ́, a di ẹni tí ó wọ inú Jésù, a ní ìràpadà nípa ẹ̀jẹ̀ rẹ̀. Ìdáríjì ẹ̀ṣẹ̀ wa gẹ́gẹ́ bí ọrọ̀ oore ọ̀fẹ́ rẹ̀. Nítorí bẹ́ẹ̀, ó yẹ kí ó yé wa wípé àwa tí a ti wà lóde tẹ́lẹ̀tẹ́lẹ̀, àwa tí a kò lọ́lọ́run tẹ́lẹ̀tẹ́lẹ̀, àwa tí a kò sí nínú ìmọ́lẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀, àwa tí a kò sí nínú ìjọba Jésù tẹ́lẹ̀tẹ́lẹ̀, a ní gbé ìṣísẹ̀ ìgbàgbọ́, ìgbésẹ̀ ìrònúpọ̀àdà, kí a wá sínú Kristi, kí a gbàdúrà títí a ó fi rí wípé a dárí ẹ̀ṣẹ̀ wa jì wá gẹ́gẹ́ bí ọrọ̀ oore ọ̀fẹ́ rẹ̀. Àti wípé bí a bá ti ń wọ inú Kristi, ìdálẹ́bi yóò lọ ní ìgbésẹ̀ ayé wa. Nínú Róòmù orí kẹjọ, ẹsẹ̀ ìkíní. Ǹjẹ́ ẹbí kò sí nísinsìnyí fún àwọn tí ó wà nínú Kristi Jésù? Ṣé o fiyèsí ohun tí a ń kà dáradára? Tí ó wà nínú Kristi Jésù, àwọn tí ó ti gbé ìgbésẹ̀ ìrònúpọ̀àdà, tí wọ́n ti wọ inú Jésù lọ, àwọn tí ó

0: ti gbé ìgbésẹ̀ ìgbàgbọ́ tí wọ́n ti gba Jésù Olúwa gbọ́ gẹ́gẹ́ bí Olúwa àti Olùgbàlà wọn. Ó ní ẹ̀bi kò sí, ìdálẹ́bi kò sí nísinsìnyí fún àwọn tí ó wà nínú Kristi Jésù, àwọn tí kò rìn nípa ti ara bí kò ṣe nípa ti ẹ̀mí ẹsẹ̀ ìkejì, nítorí òfin ẹ̀mí ìyè nínú Kristi Jésù ti sọ mí di òmìnira lọ́wọ́ òfin ẹ̀ṣẹ̀ àti ti ikú. Gẹ́rẹ́ tí a bá ti gbé ìgbésẹ̀ ìgbàgbọ́ yìí, tí a ti kúrò lóde, tí a ti wọ inú ilé, tí a ti kúrò lọ́dọ̀ èṣù, tí a ti di ẹbí Ọlọ́run, tí a wọnú ẹbí Ọlọ́run, tí a ti mú orúkọ wa kúrò nínú ìwé àwọn ẹlẹ́ṣẹ̀, ìwé ọ̀daràn, tí a ti kọ orúkọ wa sínú ìwé ìyè Ọlọ́run, kí a kúnkún sọ wípé nígbà tí a ti wọ inú Kristi, ìdálẹ́bi lọ, òṣì lọ, ìdájọ́ tí ìbádé bá wa ní ayérayé ó kúrò, àti wípé a sọ wá di òmìnira. Ẹ̀ṣẹ̀ tó ti ń jẹ gàba lórí wa tẹ́lẹ̀tẹ́lẹ̀ a mú kúrò, a di ẹni tí ó ní òmìnira kúrò lọ́wọ́ òfin ẹ̀ṣẹ̀ àti ti ikú. Wo Kọ́ríntì kejì orí karùn-ún láti ẹsẹ̀ ìkẹtàdínlógún. Nítorí náà bí ẹnikẹ́ni bá wà nínú Kristi, sórí ó ní bí ẹnikẹ́ni bá wà nínú Kristi, ó ti di ẹbí Ọlọ́run, ó ti gbé ìgbésẹ̀ ìrònúpọ̀àdà àti ìgbàgbọ́, ó ti wọ inú Kristi lọ. Ó jẹ́ wípé Kristi ni ó jẹ́ olùgbàlà rẹ̀, wípé bí Ọlọ́run bá fẹ́ wò ó, a rí Kristi kí ó tó rí, a rí wípé a ti bò ó pẹ̀lú ẹ̀jẹ̀ Jésù, pẹ̀lú orí ọ̀fẹ́ Ọlọ́run, àti wípé gbogbo ẹ̀ṣẹ̀ àti ìdálẹ́bi ìgbésí ayé rẹ̀, orí ọ̀fẹ́ Kristi, ó ti mú nǹkan wọ̀nyí kúrò. Nítorí náà bí ẹnikẹ́ni bá wà nínú Kristi, ẹnikẹ́ni ló wí, ìbáṣe ọmọdé, ìbáṣe àgbà, ìbáṣe púrúǹtù, ìbáṣe ọ̀mọ̀wé, bí ẹnikẹ́ni bá wà nínú Kristi, ó ṣeéṣe ìbáàjẹ́ Júù tàbí ìbáàjẹ́ kéferì, ẹni tí ó ti jẹ́ abọ̀rìṣà tẹ́lẹ̀tẹ́lẹ̀, bí ẹnikẹ́ni bá wà nínú Kristi, ó ṣeéṣe kí irú ẹni bẹ́ẹ̀ kí ó má mọ̀wé kà, ó ṣeéṣe kí irú ẹni bẹ́ẹ̀ kí ó má ti kọjá abúlé rẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ láti lọ sí òkè òkun. Bí ẹnikẹ́ni bí ó bá wà nínú Kristi, ó ṣeéṣe kí ó jẹ́ wípé ìjọ wa níhìn-ín ni ó ti ń jọ́sìn, tàbí ìjọ mìíràn ni ó ti ń jọ́sìn. Bí ẹnikẹ́ni bá wà nínú Kristi, ó di ẹ̀dá titun, ohun àtijọ́ ti kọjá lọ, kíyèsí wọ́n sì di títún. Ohun tí a ń sọ tí ó yé wa gbangba nínú ọ̀rọ̀ Ọlọ́run ni wípé bí a bá ti wọ inú Kristi, tí a kọ ẹ̀ṣẹ̀ sílẹ̀, a ó rí wípé ìgbé ayé ọ̀tún ni a ó máa gbé, a ó máa rìn ní ìrìn ọ̀tún, yóò jẹ́ ìrìn òdodo, a ó jẹ́ ẹ̀dá titun yóò wà nínú wa, ète àti ìlànà ìgbé ayé wa yóò di titun, ọkàn wa yóò di titun, ẹ̀rí ọkàn wa yóò di titun, ìlànà tí a ń tẹ̀lé yóò di titun, agbára ọ̀tún láti borí ẹ̀ṣẹ̀ yóò wọnú ìgbésí ayé wa, kì í ṣe bẹ́ẹ̀ nìkan, ìní titun ni yóò jẹ́ tiwa, òpin àjò wa yóò sì jẹ́ òpin titun. Àwa tí ó jẹ́ wípé tẹ́lẹ̀tẹ́lẹ̀ a jẹ́ igi ìdáná tí ó yẹ kí a sọ sínú iná ọ̀run àpáàdì, ṣùgbọ́n nígbà tí a bá gba Jésù, tí a wá sínú Kristi, ó jẹ́ wípé òpin ọ̀tún ni yóò jẹ́ tiwa. Èyí tí a bá fi sọ wá sínú iná tẹ́lẹ̀tẹ́lẹ̀, a ó lọ sí ọ̀run rere. Bí a bá sọ wípé a wà nínú Kristi, ó yẹ kí ó yé wa wípé ọ̀pọ̀lọpọ̀ ni ó jẹ́ wípé wọn kò sí nínú Kristi. Àwọn tí kò sí nínú Kristi, kí ni a ti mọ tiwọn sí? Kí ni a lè sọ nípa tiwọn? Yẹ kí a wo Jóòbù orí kẹfà ẹsẹ̀ 21. Ǹjẹ́ nísinsìnyí ẹ̀yin dàbí wọn, ẹ̀yin rí ìrẹ̀sílẹ̀ mi, àyà sì fò yín? Ohun tí a ń sọ níhìn ni wípé àwọn tí ó bá jẹ́ wípé wọn kò mọ Ọlọ́run, tí wọn kò sì sí nínú Kristi, bí wọ́n bá ní ìdààmú, bí wọ́n bá ní rí ìrẹ̀sílẹ̀, bí wọ́n bá rí ohunkóhun, àyà yóò máa fò wọ́n, wọn ó máa jáyà, nítorí wípé wọ́n jẹ́ ẹni tí kò mọ Ọlọ́run. Kí a kúnkún sọ wípé wọ́n dàbí ohun asán níwájú Olúwa, nítorí wípé wọn kò ní agbára. ti o wa ninu Olorun ati ti o wa ninu Kristi. E je ki a wo Isaiah ori ogoji ese ikokan ese iketa dilogun gbogbo orile ede ni o dabi ofo asan ni waju re ase ka won si fun bi ohun ti o reyin ju ofo ati asan lo bi akobani Kristi ajebi ofo ati asan awon ohun omule mofo aye la ma sato leyin a ko si ni ni ere kankan nipase won nitori eni ti ko lọlọrun eni ti ko ni Jesu o dabi ofo ati asan ninu Johanu orike edogun ese karun oni emi ni ajara eyin le eka eni ti o ngbe inu mi eni ti o ngbe inu mi ati emi ninu re oni yo so eso opolopo nitori ni yiya ara yin kuro lodo mi e ko le se ohun kan bi aba fe je eni ti o le se ohun kan eni ti o ni lari ni waju Oluwa eni ti o ni opolopo ore ofe ni waju Oluwa igbese ti ani lati gbe ni we pe ki a wa sodo Olorun nipase Jesu Kristi ki a wo inu Jesu lo ki a gbe igbese ironu pada ati igbagbo ki a ba le je ti Olorun o ni bi a ba se be opolopo anfani ni o je ti wa nitori we pe ani isokan pelu Jesu Kristi ninu Efeso ori keji ese ikefa o si ti ji wa dide pelu re o si ti mu wa wa joko pelu re ninu awon orun ninu Kristi Jesu a joko nipa ti emi ninu awon orun e je pe koja awosomo koja awon emi okunkun koja agbara satani ati awon angeli boburu a joko ninu Kristi ninu awon orun eyi ni anfani wa bi a ba je ti Olorun eyi ni anfani wa bi a ba gba Jesu Kristi gbo eyi ni anfani wa bi a ba ri daju wi pe ati gbe igbese igbagbo a se ti wo inu Kristi lo nitori be bi o ba ti gba Olorun gbo bi o ba ti wa ninu Jesu Kristi o ye ki o gbe igbese igbagbo loni nitori wi pe eni ti ko ba si ninu Kristi o je asan o je opo ninu Efeso ori keji ese ikejila pe li akoko na eyin wa lai ni Kristi eje ajeji si anfani awon loto Israeli ati alejo si awon majemu ileri ni lai ni ireti lai ni Olorun le aye eni ti o ba wa lai ni Kristi o je eni ti ko ni ireti o je eni ti ko lọlọrun o je eni ti o je pe bi o ba ku a lo sinu orun apadi sugbon bi a ba ti di ti Oluwa bi a ba ti di Kristi bi a ba ti gbe igbese igbagbo bi a ba ti ko ese wa sile bi a ba ti gba Jesu Kristi Oluwa gbo ti a si mo we pe oun ni aropo wa oun ni a fi se ebo fun wa oun ni o so wi pe ki Olorun ki o dariji wa nitori eje ti o ta sile fun wa bi a ba ti gbe igbese igbagbo yi a ti di okan pelu Kristi a si ti fi iye wa pamo ninu Kristi ninu pelu Kristi ninu Olorun wo Kolose ori keta ese iketa nitori eyin ti ku a si ti fi iye yin pamo pelu Kristi ninu Olorun a fi iye wa pamo pelu Kristi ninu Olorun o je wi pe Jesu ni olugbala wa Jesu ni abo wa Jesu ni asaju wa oni o si lo pese aye sile fun wa le orun ati fi wa pamo pelu Kristi ninu Olorun je ke a wo kikun ti ani ninu Kristi kikun ti ani ninu Kristi mo tun ka Kolose ori keji ese ikewa a si ti se yin ni kikun ninu re duro nibe a si ti se yin ni kikun ninu re mo fẹ́ kí o wo àpèjúwe yìí bí a bá rí kànga omi tí a sì ní korobá tí ó jẹ́ wípé ó ṣòfò bí a bá fẹ́ pọn omi tí a fẹ́ kí omi yìí kí ó kúnnu garawa tí a fẹ́ bu omi sí
1: a o ji koroba tabi garawa yi a o ji o sinu kanga o sese ki koroba yi ki o wa lori kanga ni toto o ni idapo pelu kanga yi sugbon ko ni ekun rere omi sugbon nigbati abami koroba yi ti a je ki o wo inu omi lo ti o wo inu omi de isale bi a ba fe pa soke a ri wi pe ohun ti a ju sinu kanga o kun fun omi bakan na ni ki atomo kristi ki a to wa ninu kristi kristi je kristi dabi kanga omi ye bi o ba ranti ninu johanu ori kerin johanu ori kerin nigbati jesu kristi ti o ba obirin kan ara samaria soro won soro nipa kanga omi ye ke aka lati ese kepa johanu ori kerin kanga jacob si wa nibe nitori na bi o ti re jesu tan nitori irin re beli o joko leti kanga o si je iwon wakati kefa ojo obirin kan ara samaria si wa lati pa omi jesu si wi fun pe fun mi mu nitori awon omo ehin re ti lo si ilu lo ira onje nigba na le obirin ara samaria na wi fun pe e ti ri ti iwo fi ti se Jew fi n bere ohun mimu lowo mi emi eni ti se obirin ara samaria nitori ti awon Jew ki ba awon ara samaria lopo Jesu dahun o si wi fun pe iba se pe iwo mo ebun Olorun ati eni ti o wi fun o pe fun mimu iwo iba si ti bere lowo re ohun iba si fi omi eye fun o obirin naa wi fun pe ogbeni iwo ko ni nkan ti iwo fi fa omi be ni kanga na jin nibo ni iwo gbe ti ri omi iye naa ese ketala Jesu dahun o wi fun pe eni keni ti o ba mu ninu omi yi orugbe yo si tun gbe sugbon eni keni ti o ba mu ninu omi ti emi o fi fun orugbe ki yo gbe mo lai sugbon omi ti emi o fi fun yo di kanga omi ninu re ti yo ma sun si iye aini pekun nihi ni Jesu Kristi ti se apere wipe ohun dabi omi kanga omi wipe bi enikeni ba wa sinu Kristi ki a to mo Kristi adabi ladugbo tabi bi garawa to sopo a ko ni iye a ko ni alaafia a ko ni idariji a ko ni ireti orun asopo a ko ni ebun orun ni igbesi aye wa sugbon bi a ba ti wa sinu Kristi ti a ri wa bo inu kanga omi iye o daju wipe a o kun pelu omi iye lati inu Kristi bi o ba pada si Kolose ori keji ese kewa o ye ki o yi o nisisiyi a si ti se yin ni kikun ninu re nigba ti a ti wo inu Kristi nigba ti a ti je pelu Kristi a ti gbagbo ninu Kristi a ti se wa lokan pelu Kristi nigba ti a ti wo inu Kristi a ni kikun ninu re ohun gbogbo ti o ye ki o je ti wa ninu Kristi o ni a fi we omi ti o wa ninu kanga bi a ba gbadura bi a ba gbagbo bi a ba wa pelu Kristi nigba gbogbo a o ni kikun wa ninu re je ki n ka awon ese Olorun po ki o le yi o daradara ninu Efesu ori kini ese iketa olubukun le Olorun ati baba Jesu Kristi Olowa wa eni ti o ti fi gbogbo ibukun emi ninu awon orun bukun wa ninu Kristi eni a pe ni kikun wa ninu Kristi o ti fi gbogbo ibukun emi a ko fi okan sile ohun gbogbo ti o ye fun wa gege bi igbala ohun gbogbo ti o ye wa gege bi isodi mimo ohun gbogbo ti o ye wa ninu ijoba Olorun gege bi agbara emi mimo ohun gbogbo ti o ye wa gege bi agbara ti o le le arun ati aisan lo ni igbesi aye wa agbara ti tuni sile agbara ti dani ni ide gbogbo re patapata ni aso wipe ati fun wa ni gbogbo ibukun emi láti inú àwọn ọ̀run nínú Kristi Jesu nítorí bẹ́ẹ̀ ó yẹ kí a mọ̀ wípé kíkún wa inú Kristi ló wà àwọn ohun tí ó yẹ kí ó jẹ́ tiwa a ó rí wọn gbà nínú Kristi kí a wo Pétérù kejì orí kìíní Pétérù kejì orí kìíní ẹsẹ̀ ìkẹta àti ẹsẹ̀ ìkẹrin kí a rí àpèjúwe kíkún wa nínú Kristi Pétérù kejì orí kìíní ẹsẹ̀ ìkẹta bí agbára rẹ̀ bí Ọlọ́run ti fún wa lí ohun gbogbo tí ṣe ti iyè àti ti ìwà bí Ọlọ́run nípa ìmọ̀ ẹni tí ó pè wá nínú ògo àti ọlá ńlá rẹ̀ ó ń sọ níyìn wípé gẹ́gẹ́ bí agbára Ọlọ́run ti rí ó ti fún wa ní ohun gbogbo èyí ni ó jẹ́ kíkún wa nínú Kristi bí a bá ń fẹ́ ìwòsàn kò tún lẹ́tọ̀ fún wa láti lọ sí ìdí òrìṣà wípé ìwòsàn wà nínú Kristi bí a bá ń fẹ́ àlàáfíà kò tún lẹ́tọ̀ fún wa láti lọ sí ibojì tàbí sínú ayé àlàáfíà wa wà nínú Kristi bí a bá ń fẹ́ agbára kò tún lẹ́tọ̀ fún wa láti lọ sí ìjìnlẹ̀ òkùnkùn tàbí àwọn ẹgbẹ́ òkùnkùn nítorí wípé agbára tí a nílò ó wà nínú Kristi ó ti fún wa ní ohun gbogbo tí ṣe ti iyè àti ti ìwà bí Ọlọ́run bí a bá ń fẹ́ agbára láti borí ẹ̀ṣẹ̀ agbára láti gbé ìgbésí ayé òdodo agbára láti ní ìwà mímọ́ ohun gbogbo tí ó yẹ wá ohun gbogbo tí ó pèsè wá sílẹ̀ tí ó múra wá sílẹ̀ fún ọ̀run rere a ti fi wọ́n fún wa nínú Kristi tún wò ó lẹ́ẹ̀kan sí bí agbára rẹ̀ bí Ọlọ́run ti fún wa lí ohun gbogbo tí í ṣe ti iyè àti ti ìwà bí Ọlọ́run nípa ìmọ̀ ẹni tí ó pè wá nípa ògo àti ọlá ńlá rẹ̀ ẹsẹ̀ ìkẹrin nípa èyí tí ó ti fi àwọn ìlérí rẹ̀ tí ó tóbi púpọ̀ tí ó sì ṣe iyebíye fún wa ó ti fi àwọn ìlérí tí ó tóbi púpọ̀ àti àwọn ìlérí tí ó ṣe iyebíye ó ti fi wọ́n fún wa pé nípa àwọn ìlérí wọ̀nyí wípé nípa ìwọ̀nyí ni kí ẹ̀yin kí ó lè di alábápín nínú ìwà Ọlọ́run nígbà tí ẹ̀yin bá ti yọ kúrò nínú ìbàjẹ́ tí ń bẹ nínú ayé nípa ìfẹ́kúfẹ̀ẹ́ àwọn ẹsẹ ọ̀rọ̀ Ọlọ́run wọ̀nyí wọ́n jẹ́ kí ó yé wa wípé títo wa ó wà nínú Kristi wípé ànító àti àníṣẹ́kù nípa ti ẹ̀mí àti nípa ti ara wípé ó wà nínú Kristi kí a kọ́kọ́ sọ wípé ohun gbogbo tí a nílò nípa ti ara nípa ti ẹ̀mí gbogbo nǹkan wọ̀nyí ni a ti pèsè sílẹ̀ fún wa nítorí wípé kíkún wa wà nínú Kristi kí a mú wọn ní ọ̀kọ̀ọ̀kan ìgbàlà wa jẹ́ pípé nínú Kristi kò sí ohun mìíràn tí ènìyàn lè ṣe tàbí tí áńgẹ́lì lè ṣe tàbí tí Mose tí ó ti kọjá lọ tàbí ẹlòmíràn tí ń bọ̀ wá tí ó lè ṣe nípa ìgbàlà wa kìkì wípé kí a ronú padà kí a gba Jésù Kristi ló wa gbọ́ a ó sì gbà wá là nítorí bẹ́ẹ̀ jẹ́ kí ó yẹ ọ wípé ìgbàlà wà nínú Kristi bí o bá gbàdúrà bí o bá kọ ẹ̀ṣẹ̀ sílẹ̀ bí o bá gba Jésù Kristi ló wa gbọ́ a ó gba ọkàn rẹ là kì í ṣe bẹ́ẹ̀ nìkan ṣoṣo a rí wípé lẹ́yìn ìgbà tí a bá ti ní ìgbàlà ìwà mímọ́ ìsọdi mímọ́ ni a ti pèsè sílẹ̀ fún wa nínú Kristi Jésù ẹ̀jẹ̀ rẹ̀ ni máa sọni di mímọ́ ẹ̀jẹ̀ rẹ̀ ni máa mú kí ọkàn wa kí ó funfun láúláú nínú Éfésù orí karùn-ún ẹsẹ̀ ìkẹtàdínlọ́gbọ̀n kí òun kí ó lè mú wá sọ́dọ̀ ara rẹ̀ bí ìjọ tí ó lé ògo lí àìní àbàwọ́n tàbí àléébù kan tàbí irú nǹkan bá wọn nì ṣùgbọ́n kí ó lè jẹ́ mímọ́ àti àìní aláìní àbùkù wípé bí a bá fẹ́ ìsọdi mímọ́ wípé kí ọkàn wa ẹ̀mí wa inú wa kí ó di mímọ́ pátápátá a rí wípé nínú Kristi ni àwọn nǹkan wọ̀nyí ni wọ́n jẹ́ tiwa wípé a lè sọ wá di mímọ́ bí a bá tọ Ọlọ́run wá nípa ìgbàgbọ́ nínú Kristi kì í ṣe bẹ́ẹ̀ nìkan ṣoṣo bí a bá ń fi agbára agbára ti ẹ̀mí a sọ fún wa wípé ẹ̀yin ó gba agbára nígbà tí ẹ̀mí mímọ́ bá bàlẹ̀ yín agbára fún iṣẹ́ ìsìn Ọlọ́run yóò jẹ́ tiwa bí a bá tọ Ọlọ́run wá nípasẹ̀ Jésù Kristi bí ó bá jẹ́ wípé a ní àìsàn ní àgọ́ ara wa ó yẹ kí a mọ̀ wípé nípa ìná Kristi ni a mú wa láradá nítorí bẹ́ẹ̀ bí a bá wá sí ẹsẹ̀ àgbélébùú ti a ti so fun Olorun wi pe a nfe ki gbogbo aisan ki o kuro ni igbesi aye wa bi a ba gba Olorun gbo o daju pe a o mu wa larada bi o si je wi pe a nfe ipese ni igbesi aye wa ohun gbogbo ti o ye fun wa ohun gbogbo ti o ye wa ni a ti fi pamu ninu Kristi fun olukuluko wa ninu Philippi ori kerin ese ikokandilogun sugbon Olorun mi yo pese ni kikun fun gbogbo aini yin gege bi oro re ninu ogo ninu Kristi Jesu o ti ale lati mo ni wo pe iba se igbala ni ninu Kristi nikan le ati le ri tabi isodi mimo nipase Kristi nikan sosu lati le ri tabi agbara emi mimo nipase Kristi nikan sosu lati le ri tabi anfe iwosan ni bi a ba gbadura ni oruko Jesu a o ri tabi anfe ipese ni igbesi aye wa we pe Olorun yo pese ni kikun fun gbogbo aini wa ninu gege bi oro re ninu ogo nipase Kristi tabi ninu Kristi o ye ki o ye wa we pe ohun gbogbo ti Olorun ri we pe anilo ninu aye ati ni ayeraye ni ati fi pamo fun wa ninu Kristi bawo ni kikun yi bawo ni o se le je ti wa eyin ni o mu wa lo si akori keta ki a wo Kolose lekan si ori keji ese ikewa a se ti se yin ni kikun ninu re ki o ye wa we pe opolopo ni o ma nlo si ilesin ti won si tin lo lati igba ewe fun ojo pipe sugbon ti o je wi pe igbala Kristi ko je ti won sibe an fi ye wa wi pe a ti se wa ni kikun ninu re awon miran papa won wa si ijo wa nihin sugbon kikun ninu Kristi gbogbo ibukun atorun wa ninu Kristi ko je ti won kini se ohun ti o fa ni wi pe won ko ni imo awon ohun ti o ye ki o je ti wa won ko si le gbadura agbayori ki won ki o ni suru titi a o fi bukun won lati oke wa tabi o je wipe won je ole won se imele ninu adura agbegba tabi ki o je wipe aigboran wa ni igbesi aye won sugbon bi a ba le mu aigboran kuro ti a mu ese kuro ti a mu imele nipa ti adura agbegba ti a mu kuro ti a si ni imo ti o peye ninu oro Olorun o daju wipe awon ohun ti o ye ki o je ti wa ninu Kristi a o fi won fun wa nitori a ti se yin ni kikun ninu re kini ohun ti a le fi eyi we tabi kini a ri eyi si nigba ti a ti se wa ni kikun ninu re ti o je wipe ohun gbogbo ibukun orun o ye ki o je ti wa bawo ni o ye ki a ti ma gbadura je ki a wo Johanu ori kerinla lati ese iketala ohunkohun ti eyin ba si bere le oruko mi iba se igbala ohunkohun ti eyin ba si bere le oruko mi idariji ese ni ireti orun ni iye anipekun ni ohunkohun ti eyin ba si bere le oruko mi ohun naa lemi o se ki a le yin baba logo ninu omo o n so fun wa wipe bi o ba je wipe a ri pe ninu okan wa a ko ti so wa di mimo a ri pe ninu okan wa gbogbo ese si wa nibe sibe a ri pe ninu okan wa nigba miran bi eniyan ba se wa etanu ma n wa sinu okan wa o ma n dabi eni pe bi a ko ti le gbesan emi ati gbesan ero ati gbesan o ma n po jojo ninu okan wa o ni bi a ba beere lowo Olorun we pe ki o so wa di mimo nitori ohunkohun ti eyin ba si beere le oruko mi ohun naa le emi yoo se bi o ba fe di eni ti o ni isodi mimo eni ti o ni iwa mimo eni ti o ni ododo eni ti o je wipe igbesi aye re yoo dabi ti Kristi ninu ati lode o le beere lowo Olorun ohunkohun ti eyin ba si beere loruko mi ohun naa le emi o se bi a ba n so pe ohunkohun ti eyin ba beere loruko mi awon miran iwosan nikan soso ni won ma nbere awon miran idande nikan soso ni won ma nbere won ki bere we pe ki a fun ni igbala ki a le pese won sile fun orun ki a le pese won sile fun bibo Kristi o ye ki a mo we pe igbala ju iwosan lo o ye ki a mo we pe isodi mimo o ju iwosan lo o ye ki a mo pe bi agbara Olorun agbara emi Olorun bi o ba so kale si igbesi aye wa pelu ina emi ti o jo awon nkan ti ko ni lari ni igbesi aye wa o ye ki a mo wipe ifikun ni agbara emi Olorun o ju awon nkan kekeke miran ti a ma n bere lo ohun kohun tí ẹ̀yìn bá bèrè bí orúkọ mi ìbá ṣe ìgbàlà ìbá ṣe ìsọ̀rí mímọ́ ìbá ṣe ìfi agbára ẹ̀mí ọlọ́run kún ni ó ní òun náà lèmi ó ṣe bí ó bá sì jẹ́ ìwòsàn ó ní èmi ó ṣe é bí ó bá jẹ́ ìdáǹdè ó ní èmi ó ṣe é bí ó bá jẹ́ pé kí a pèsè fún àìní rẹ ó ní èmi ó ṣe é òun náà lèmi ó ṣe kí a lè yin babalógo nínú ọmọ nínú ẹsẹ̀ ìkẹrìnlá bí ẹ̀yin bá bèrè ohunkóhun ìgbàlà ni ohunkóhun ìsọ̀rí mímọ́ ni ohunkóhun agbára ẹ̀mí ọlọ́run ní ìgbésí ayé rẹ ni ohunkóhun oore ọ̀fẹ́ ju bẹ́ẹ̀ lọ tí ó fi lè máa gbé ìgbésí ayé aṣẹ́gun lórí ẹ̀ṣẹ̀ bí ẹ̀yin bá bèrè ohunkóhun lé orúkọ mi èmi ó ṣe é ní Jòhánù orí 15 ẹsẹ̀ ìkeje Jòhánù orí 15 ẹsẹ̀ ìkeje bí ẹ̀yin bá ń gbé inú mi tí ọ̀rọ̀ mi bá sì ń gbé inú yín ẹ ó béèrè ohunkóhun tí ẹ bá fẹ́ a ó sì ṣe é fún yín bí ọlọ́run bá fún wa ní àǹfààní tí ó tóbi tó báyìí wípé a lè béèrè ohunkóhun tí a bá fẹ́ tí a sì rí wípé ìní lọ́run ààyè lọ́run ilé ògo lókè wípé ojú tọ́rọ́ kọ́bọ̀ tí a máa ń béèrè lọ èé ṣe tí a kò fi béèrè lọ́wọ́ ọlọ́run wípé nígbà tí a bá pa ojú dé ní ikú wípé a fẹ́ rí ọlọ́run a fẹ́ rí jésù kristì lójúkojú èé ṣe bí a bá mọ̀ wípé láti dé ọ̀run láti jókòó lórí ìtẹ́ pẹ̀lú jésù kristì láti ní àlàáfíà nínú ọkàn wa kí a sì rí wípé a ti mú gbogbo ìdálẹ́bi a ti mú kúrò bí a bá mọ̀ wípé àwọn nǹkan wọ̀nyí ṣe iyebíye ìgbàlà ẹ̀mí wa wípé òun ní ọrọ̀ tí ó tóbi jù tí ó pọ̀ jù èé ṣe tí a kò fi béèrè lọ́wọ́ ọlọ́run bí a bá mọ̀ wípé ìsọ̀dí mímọ́ ni ohun tó ṣe pàtàkì tí a ó lè fi rí ojú ọlọ́run nítorí ó wípé láì sí ìwà mímọ́ kò sí ẹni tí yóò rí ọlọ́run bí a bá mọ̀ wípé a ti pèsè rẹ̀ sílẹ̀ fún wa wípé àǹfààní wa ni ogún àti ìní wa ni láti ní ìsọdí mímọ́ èé ṣe tí a kò fi béèrè lọ́wọ́ ọlọ́run bí a bá mọ̀ wípé a jẹ́ aláìlágbára wípé àfi bí agbára ẹ̀mí ọlọ́run bí ó bá wá sí ìgbésí ayé wa kí ó sọ wá jí kí ó fi iná ẹ̀mí kí ó fi jó gbogbo ohun tí kò ní láárí ní ìgbésí ayé wa kí ó fún wa ní agbára àti gbàdúrà agbára láti di ìlérí ọlọ́run mú agbára láti dúró tiri nínú inú níbí ni agbára láti ṣe àṣepé àṣeyè iṣẹ́ ìsìn onígbàgbọ́ bí a bá rí wípé a jẹ́ aláìlágbára a jẹ́ ẹni tí ó ní ìrẹ̀wẹ̀sì pé a kò ní ìtara tí ó yẹ kí a ní tí a sì mọ̀ wípé bí iná ẹ̀mí ọlọ́run bí ó bá sọ̀kalẹ̀ lé wa lórí bí agbára ẹ̀mí ọlọ́run bí ó bá sọ̀kalẹ̀ lé wa lórí wípé gbogbo àìgbàgbọ́ ni yóò pòórá gbogbo ìrẹ̀wẹ̀sì ni yóò fò lọ gbogbo kí a máa sùn nínú àdúrà ni yóò fò lọ àti wípé gbogbo àìlèdúró ti ọlọ́run ni yóò sálọ ní ìgbésí ayé wa èé ṣe tí a kò fi béèrè wípé à ń fi agbára ọlọ́run à ń fi agbára ọlọ́run bí a bá ti gba ọkàn wa là bí a bá ti sọ wá di mímọ́ wípé à ń fẹ́ agbára ìfikúnni agbára ọlọ́run èé ṣe tí a kò fi béèrè ó ní bí ẹ̀yin bá ń gbé inú mi tí ọ̀rọ̀ mi sì ń gbé inú yín ẹ ó béèrè ohunkóhun tí ẹ bá fẹ́ a ó sì ṣe é fún yín ó yẹ kí a mọ̀ wípé ohun gbogbo ni ó ti ṣetán ohun gbogbo ni jésù kristì ni ó ti rà fún wa ni ó ti pèsè fún wa nínú Rómù orí kẹjọ ẹsẹ 22 ẹni tí kò dá ọmọ òun ti kára rẹ̀ sí ṣùgbọ́n tí ó jọ̀wọ́ rẹ̀ lọ́wọ́ fún gbogbo wa yóò ha ti ṣe tí kì yóò fún wa ní ohun gbogbo pẹ̀lú rẹ̀ lọ́fẹ̀ẹ́ ọ̀fẹ́ nígbàlà kì í ṣe wípé a ń fẹ́ owó láti ra ìgbàlà ọlọ́run yóò fún wa ní ohun gbogbo lọ́fẹ̀ẹ́ òun fẹ́ ìsọdí mímọ́ ni ọ̀fẹ́ ni òun fẹ́ agbára ẹ̀mí ní ìgbésí ayé rẹ ọ̀fẹ́ ni òun fẹ́ kí agbára ẹ̀mí ọlọ́run kí ó wá ta ọ́ jí kí ó wá sọ ọ́ jí ọ̀fẹ́ là ń gbà á lọ́wọ́ ọlọ́run òun fẹ́ ìwòsàn ni ọ̀fẹ́ là ń gbà á lọ́wọ́ ọlọ́run tàbí òun fẹ́ ìdáǹdè ìdánisílẹ̀ lọ́wọ́ àwọn ẹ̀mí òkùnkùn tí ó na olówó ọ̀fẹ́ là ń gbà ìbùkún ọ̀run yanturu ní ìgbésí ayé rẹ ló ń fẹ́ ni ó ní ọlọ́run fúnra rẹ̀ tí kò dá ọmọ rẹ̀ sí ṣùgbọ́n tí ó jọ̀wọ́ rẹ̀ lọ́wọ́ fún gbogbo wa láti kó ẹ̀ṣẹ̀ wa lọ òun kì ó ha fún wa ní ohun gbogbo pẹ̀lú kristi lọ́fẹ̀ẹ́ ó yẹ kí a mọ̀ wípé lọ́fẹ̀ẹ́ ni ohun gbogbo tí ọlọ́run fẹ́ láti ṣe fún wa kí a tó gbàdúrà ẹ jẹ́ kí a wo ìfihàn orí kọkànlélógún láti ẹsẹ̀ ìkẹfà ó sì wé fún mi pé ó parí se o ranti awon oro won yi lori igi agbelebo o la tun so nihi emi ni alpha ati omega ipilese ati opin emi o si fi omi fun eni ti o ngbengbe lati orisun omi iye lope ranti wipe ofe ni igbala ofe ni sodi mimo ofe ni agbara mi olorun atoke wa ofe ni soji ofe ni iwosan ranti wipe ofe ni idande ranti pe gbogbo ibokun emi lati orun wa ofe ni eni ti o ba si segun ni yo jogun nkan wonyi emi o si ma je olorun re ohun o si ma je omo mi eni ti o ba si segun yo jogun nkan wonyi an so ni pa wipe nigbati a ba de orun opolopo ogun ati eni ni yo je te wa nitori wipe awa ninu Kristi igba yi gan ni o ri ekunrere itumo ohun ti an so fun wa ninu Kolose ori keji ese kewa wipe ati se yin ni kikun ninu re lese kese ti ababa Jesu pade ni o bere sini to kikun inu Kristi wo bi aba tin jinle jube lo ti ani sorimo a o tun ma to jijin ife ati gbigboro ife olorun jube lo a o tun ma to kikun ninu Kristi a ma to jube lo bi aba tin fani agbara mi olorun a o tun ma to jube lo nigba ti o ba ya ti abagba wa soke ti aba pa alada ti aba ri Jesu Kristi loju koju ti aba mu wa lo si orun ti a se je ki a wa ni orun titi lai pelu olorun nigba yi gan ni o ri ijile gbigboro ati giga ati ibu ohun ti o je wipe ati se wa ni pipe ati ni kikun ninu re nisisiyi a le dide duro lori ese wa lati le to ebon run wo a le dide duro lori ese wa lati le gbadura lati so fun olorun wipe gba ti ati se wa ni kikun ninu Kristi e se ti a fi se bi talaka e se ti a fi se bi eni ti o lo olorun e se ti a fi se bi eni pe ko si ibukun lati oke wa e se ti a fi se bi eni wipe igbala ko si mo tabi isodimo ko si mo tabi agbara olorun ko si mo e je ki a dide e je ki a gbadura e je ki a so fun olorun wipe ohun gbogbo ti a ti pese sile fun wa nipa iku Jesu Kristi lori igi agbelebo wipe yo je ti wa ohun fe igbala ni tire ni bi o ba le bere ohun fe isodimo ni tire ni bi o ba le gbadura ohun fe agbara emi olorun lati oke wa ki o so kale le olori ni tire ni bi o ba le duro ti olorun ki o se gbadura titi agbara yo fi so kale ohun fe ibukun atorun wa ohun fe iwosan ni ohun kan ti iba je ati se wa ni kikun ninu re ti wa ni pe ki a gbagbo ki a di ilere olorun mu ki a gbadura o daju wipe yo gbo ti wa.

0: This CLM Radio, your spiritual welfare is our concern.
1: Ìwé ìkíni ti Chronicle, orí ìkejìdínlógún. Ó sì ṣe lẹ́yìn èyí ni Dáfídì kọlu àwọn ará Filistia, ó sì ṣẹ́ wọn, ó sì gba Gati àti ìlú rẹ̀ lọ́wọ́ àwọn ará Filistia, ó sì kọlu Moabu. Àwọn ará Moabu sì di ìránṣẹ́ Dáfídì, wọ́n sì mú ọrẹ wá. Dáfídì sì kọlu Adarí Seri, ọba Soba, ní Hamati, bí ó ti ń lọ láti fi ìdí ìjọba rẹ̀ múlẹ̀ létí odò Eufirate. Dáfídì sì gba 1,000 kẹ̀kẹ́ àti 500 ẹlẹ́ṣin àti 2,000 ẹlẹ́sẹ̀ lọ́wọ́ rẹ̀. Dáfídì sì já iṣan ẹsẹ̀ gbogbo àwọn ẹṣin kẹ̀kẹ́ náà, ṣùgbọ́n ó pa 100 ẹṣin kẹ̀kẹ́ mọ́ nínú wọn. Nígbà tí àwọn ará Síríà ti Damascus wá láti ran Adarí Seri ọba Soba lọ́wọ́, Dáfídì pa 1,100 ènìyàn nínú àwọn ará Síríà. Dáfídì sì fi ẹgbẹ́ ogun sí Síríà ti Damascus. Àwọn ará Síríà sì di ìránṣẹ́ Dáfídì, wọ́n sì mú ọrẹ wá. Báyìí ni Olúwa gba Dáfídì níbikíbi tí ó bá ń lọ. Dáfídì sì gba àwọn asàwúrà tí ń bẹ lára àwọn ìránṣẹ́ Adarí Seri, ó sì mú wọn wá sí Jerusalemu. Láti Tibhati pẹ̀lú àti láti Kuni, ìlú Adarí Seri ni Dáfídì kó ọ̀pọ̀lọpọ̀ idẹ, èyí tí Solomoni fi ṣe òkun idẹ, ọwọ́n wọn ni àti ohun èlò idẹ wọn ni. Nígbà tí Tou ọba Hamati gbọ́ pé Dáfídì ti pa gbogbo ogun Adarí Seri ọba Soba, ó rán Hadoramu ọmọ rẹ̀ sí Dáfídì ọba láti ke àti láti yọ̀ fún un, nítorí tí ó ti bá Adarí Seri jà, ó sì ti ṣẹ́gun rẹ̀. Nítorí Tou ti jẹ́ ọ̀tá Adarí Seri, ó sì ní onírúurú ohun èlò wúrà àti ti fàdákà àti idẹ pẹ̀lú rẹ̀. Àwọn pẹ̀lú ni Dáfídì yà sí mímọ́ fún Olúwa pẹ̀lú fàdákà àti wúrà tí ó kó láti ọ̀dọ̀ gbogbo orílẹ̀-èdè wọn ni wá, láti Edomu àti láti Moabu, àti láti ọ̀dọ̀ àwọn ọmọ Amoni, àti láti ọ̀dọ̀ àwọn ará Filistia, àti láti Amaleki wá. Pẹ̀lú, Abishai ọmọ Seruiah pa 1,000 nínú àwọn ará Edomu ní àfonífojì iyọ̀. Ó sì fi ẹgbẹ́ ogun sí Edomu, àti gbogbo àwọn ará Edomu sì di ìránṣẹ́ Dáfídì. Báyìí ni Olúwa ń gba Dáfídì níbikíbi tí ó bá ń lọ. Bẹ́ẹ̀ ni Dáfídì jọba lórí gbogbo Israeli, ó sì ṣe ìdájọ́ àti òtítọ́ láàrin àwọn ènìyàn rẹ̀. Joabu ọmọ Seruiah sì wà lórí ogun, àti Jehoshaphati ọmọ Ahiludi ni akọ̀wé ìrántí. Sadoku ọmọ Ahitubu àti Abimeleki ọmọ Abiatari ni àwọn àlùfáà, àti Shafsha ni akọ̀wé. Benaiah ọmọ Jehoiada ni ó sì wà lórí àwọn Kereti àti àwọn Peleti. Àwọn ọmọ Dáfídì sì ni olórí lọ́dọ̀ ọba. Ìwé ìkíni ti Chronicle, orí 19. Ó sì ṣe lẹ́yìn èyí ni Nahaṣi ọba àwọn ọmọ Amoni kú, ọmọ rẹ̀ sì jọba ní ipò rẹ̀. Dáfídì sì wí pé, èmi ó ṣe oore fún Hanuni ọmọ Nahaṣi, nítorí tí bàbá rẹ̀ ṣe oore fún mi. Dáfídì sì rán oúnṣẹ́ láti tù ú nínú nítorí bàbá rẹ̀. Bẹ́ẹ̀ ni àwọn ìránṣẹ́ Dáfídì wá sí ilẹ̀ àwọn ọmọ Amoni sí ọ̀dọ̀ Hanuni láti tù ú nínú. Ṣùgbọ́n àwọn ìjòyè àwọn ọmọ Amoni wí fún Hanuni pé, ìwọ rò pé Dáfídì bu ọlá fún bàbá rẹ̀ nítorí tí ó rán àwọn olùtùnú sí ọ. Kò ṣe pé àwọn ìránṣẹ́ rẹ̀ wá sí ọ̀dọ̀ rẹ̀ láti rìn wò àti láti bìṣubú àti láti ṣe àmì ilẹ̀ náà. Nítorí náà, Hanuni kó àwọn ìránṣẹ́ Dáfídì, ó sì fá ìrùngbọ̀n wọn, ó sì kẹ agbádá wọn súnmọ́ ìbàdí wọn, ó rán wọn lọ. Nígbà náà ni àwọn kan lọ, wọ́n sì sọ fún Dáfídì bí a ti ṣe àwọn ọkùnrin náà, òun sì ránṣẹ́ lọ ìpàdé wọn, nítorí ojú ti àwọn ọkùnrin náà gidigidi. Ọba sì wí pé, ẹ dúró ní Jericho títí ìrùngbọ̀n yín yóò fi hù, nígbà náà ni kí ẹ sì padà wá. Nígbà tí àwọn ọmọ Amoni rí pé wọ́n ti ba ara wọn jẹ́ lọ́dọ̀ Dáfídì, Hanuni àti àwọn ọmọ Amoni rán 1,000 tálẹ́ǹtì fàdákà láti bẹ̀wẹ̀ kẹ̀kẹ́ àti ẹlẹ́ṣin láti Síríà ní Mesopotamia wá, àti láti Síríà Máàkà wá, àti láti Soba wá. Bẹ́ẹ̀ ni wọ́n bẹ̀wẹ̀ 1,016 kẹ̀kẹ́ àti ọba Máàkà àti àwọn ènìyàn rẹ̀. Wọ́n sì wá, wọ́n sì dó níwájú Medeba. Àwọn ọmọ Amoni sì kó ara wọn jọ láti ìlú wọn, wọ́n sì wá sí ogun. Nígbà tí Dáfídì gbọ́, ó rán Joabu àti gbogbo ogun àwọn akọni ènìyàn. Àwọn ọmọ Amoni sì jáde wá, wọ́n sì tẹ ogun níwájú ẹnu ibodè ìlú náà. Àwọn ọba tí ó wá sì wà ní ọ̀tọ̀ ní ìgbẹ́. Nígbà tí Joabu rí pé a dojú ìjà kọ òun níwájú àti lẹ́yìn, ó yàn nínú gbogbo ààyò Israeli, ó sì tẹ ogun wọn sí àwọn ará Síríà. Ó sì fi ìyókù àwọn ènìyàn lé Abishai arákùnrin rẹ̀ lọ́wọ́, wọ́n sì tẹ ogun sí àwọn ọmọ Amoni. Òun sì wí pé, bí àwọn ará Síríà bá le jù fún mi, nígbà náà ni ìwọ ràn mí lọ́wọ́. Ṣùgbọ́n bí àwọn ọmọ Amoni bá le jù fún ọ, nígbà náà ni èmi ó ràn ọ lọ́wọ́. Ṣe gírí kí o sì jẹ́ kí Ahu wa kọni fún ènìyàn wa àti fún ìlú Ọlọ́run wa, kí Olúwa kí o sì ṣe èyí tí ó dára lójú rẹ̀. Bẹ́ẹ̀ ni Joabu àti àwọn ènìyàn tí ó wà pẹ̀lú rẹ̀ sún síwájú àwọn ará Síríà sí ibi ìjà. won si sa ni waju re nigbati awon omo amuni si ri pe awon ara Syria sa awon pelu sa ni waju Abishai arakunrin re won si wo ilu lo nigba na ni Joab wa si Jerusalem nigbati awon ara Syria ri pe ale won ni waju Israeli won run ise won si fa awon ara Syria ti nbe loke odo Shofaki olori ogun Adareseri si siwaju won a si so fun Dafidi o si ko gbogbo Israeli jo o si goke odo Jordan o si yo si won o si te ogun si won beni nigbati Dafidi te ogun si awon ara Syria won ba aja sugbon awon ara Syria sa niwaju Israeli Dafidi si pa 7000 eniyan ninu awon ara Syria ti o wa ninu keke ati oke meji elese o si pa Shofaki olori ogun na nigbati awon iranse Adareseri ri pe ale won niwaju Israeli won ba Dafidi laja won si nsin beni awon ara Syria ko je ran awon omo Amoni lowo mo
0: This CLM Radio, the spiritual warfare is our concern.
1: Iwe kini ti Chronicle ori ogun o si se leyin gba ti odun yipo bi akoko ti awon oba lo si ogun Joab si gbe agbara ogun jade o si ba ilu awon omo Amoni je won si wa won si do ti Raba sugbon David duro ni Jerusalem Joab si kolu Raba o si parun David si gba ade oba won kuro lori re o si ri pe ohun talent wura kan okuta yebiye si wa lara re a si fi Dafidi le ori o si ko ikogun pipo pipo lati inu ilu na wa o si ko awon eniyan ti o wa nibe jade wa o si fi ayun ati irin mimu ati akeke won ani bayi ni Dafidi se si gbogbo ilu awon omo Amoni ati Dafidi ati gbogbo awon eniyan pada bo si Jerusalem o si se leyin yi ni ogun si de ni Geseri pelu awon ara Philistia ni akoko na ni Sibekai ara Usha pa Sipa ti inu awon omo omiran asi te ori won ba ogun si tun wa pelu awon ara Philistia Elhanani omo Jairi si pa Lahamu arakunrin Goliati ara Gati igi oko re si dabi ti awon so ogun si tun wa ni Gati nibi ti okunrin gigun kan gbe wa ika ati omo ese eni ti o je 24 mefa le owo kokan ati mefa le ese kokan asi bi pelu fun omiran sugbon nigba ti o pe Israeli ni ija Jonathani omo Shimea arakunrin Dafidi pa awon wonyi ni abi fun omiran ni Gati won si ti pa owo Dafidi subu ati pa owo awon iranse re

àìmoye kí omi kí ó tó tú jáde fún ọ̀kẹ́ àìmoye àwọn ènìyàn. Fífi ọ̀pá lu àpáta lẹ́ẹ̀kan ṣoṣo ti tó láti bá àìní ọ̀pọ̀lọpọ̀ pàdé. Èyí ni ó jẹ́ kí ó dá wa lójú wípé bí a bá wo ìwé mímọ́, kò nílò wípé a ń gbá àwẹ̀ ní ọ̀kẹ́ àìmoye ìgbà kí ìṣòro wa kí ó tó tán. Kò nílò wípé a ń gbàdúrà fún ọ̀pọ̀lọpọ̀ ọdún tàbí oṣù tàbí ọjọ́ kí àwọn kò ṣe é ṣe nínú ìgbésí ayé wa kí wọn kí ó tó kásẹ̀ nílẹ̀. Ní àṣálẹ̀ yìí, bí o bá ti ń gbọ́ tí a ń gba àdúrà ṣókí, àdúrà ṣókí yìí ni yóò lé gbogbo àwọn àrùn, gbogbo àwọn àìsàn, gbogbo wàhálà tí ó wà ní ìgbésí ayé rẹ, yóò lé wọn lọ lórúkọ Jésù. Nínú Matthew orí kẹjọ ni a ti rí ohun tí ó yanilẹ́nu kà. Bí balógun ọ̀run bí ó ti ń sọ fún Jésù, yẹ kí n kà á sí ọ létí. Nínú Matthew orí kẹjọ láti ẹsẹ ìkarùn-ún ni a rí wàhálà tí ó dojúkọ ilé balógun ọ̀run yìí. Ṣùgbọ́n nínú ẹsẹ ìkẹjọ, balógun ọ̀run náà dáhùn, ó sì wí pé, Olúwa, èmi kò yẹ tí ìwọ ìbá fi wọ abẹ́ òrùlé mi, ṣùgbọ́n sọ́kìkì ọ̀rọ̀ kan, kìí ṣe ọ̀rọ̀ púpọ̀, sọ́kìkì ọ̀rọ̀ kan, kìí ṣe àdúrà tá ń gbà tá ń lami lójú, sọ́kìkì ọ̀rọ̀ kan. Kò nílò wípé a ń yíra nílẹ̀ kí Ọlọ́run kí ó tó gbọ́. Sọ́kìkì ọ̀rọ̀ kan, kò dìgbà tí a bá gbàdúrà títí àfẹ̀mọ́júmọ́ kí Ọlọ́run kí ó tó mú kò ṣeé ṣe ìgbésí ayé wa kí ó tó mú kúrò. Ṣùgbọ́n sọ́kìkì ọ̀rọ̀ kan, a ó sì mú ọmọ ọ̀dọ̀ mi lára dá. Mo gbàgbọ́ wípé èyí ni ìwọ náà ń sọ fún Olúwa ní àṣálẹ̀ yìí, wípé kìkì ọ̀rọ̀ kan, bí a bá ti ń dárúkọ Jésù, bí a bá ti ń gbàdúrà, bí o bá ti ń gbọ́ àmì tí àwọn ènìyàn Ọlọ́run ṣe, bẹ́ẹ̀ ni gbogbo àwọn wàhálà tí ó wà ní ìgbésí ayé rẹ, bẹ́ẹ̀ ni wọ́n máa gba gere lórúkọ Jésù. Wo ohun tí Jésù wa sọ fún wa nípa ìgbàgbọ́ ọkùnrin yìí. Ó ní ẹsẹ̀ ìkẹwàá, nígbà tí Jésù gbọ́ ẹnu yà á, ó sì wí fún àwọn tí ó ń tọ̀ lẹ́yìn pé, lóòótọ́ ni mo wí fún yín, èmi kò rí ìgbàgbọ́ ńlá bí irú èyí nínú àwọn ọmọ Ísíráélì. Ẹsẹ̀ ìkẹtàlá, Jésù sì wí fún balógun ọ̀run náà pé, máa lọ, bí ìwọ ti gbàgbọ́, bẹ́ẹ̀ ni kí o rí fún ọ. Èyí ni Olúwa ń sọ fún ọ ní àṣálẹ̀ yìí, bí ìwọ ti gbàgbọ́, ṣé o gbàgbọ́ pé afọ́jú yóò ríran? Ṣé o gbàgbọ́ wípé adití yóò gbọ́ràn? Ṣé o gbàgbọ́ wípé ẹni tó yarọ yóò dìde, yóò rìn, yóò fò, yóò sáré? Ó ní kí o dìde, kí o máa lọ, kí o rí fún ọ gẹ́gẹ́ bí ìgbàgbọ́ rẹ. Bí a ti ń sọ̀rọ̀, kí o máa wo àwọn ohun tí ó wà ní àgọ́ ara rẹ, nítorí wípé òní ni ọjọ́ tirẹ. Mo ní òní ni ọjọ́ tirẹ. Gbogbo àwọn tí a ti kà sílẹ̀ wọ̀nyí tí ó gba iṣẹ́ ìyanu láti ọwọ́ Olúwa, ẹni tí ó ń sọ kò ṣeé ṣe di ṣíṣe, tí ó sì ń wo igba àrùn lọ́fẹ̀ẹ́, òun ló ní oògùn àwòtán fún ohun tí aráyé pè ní àrùn kògbóògùn. Olúwa yìí kò yí padà, nítorí ó sọ fún wa nínú Málákì orí kẹta ẹsẹ̀ kẹfà, ó ní, nítorí èmi ni Olúwa, èmi kò yí padà, èmi ni Olúwa, títí di ọjọ́ ní tí a fi ń sọ̀rọ̀ yìí, Olúwa ò yí padà. Agbára ẹ̀ kò kùnà, kò sì ní kùnà láé lórúkọ Jésù. A kà á nípa Jésù wípé Jésù Kristi ọ̀kan náà ni, lé àná àti ní òní àti títí láé. Ní kókó kejì ni a ti ń wo àwòtán àwọn àìsàn gbogbo tí Jésù ṣe. Àwòtán àwọn àìsàn gbogbo tí Jésù ṣe. Mo fẹ́ kí o máa fi ojú ba lọ bí a ó ti máa kà á láti Matthew orí kẹjọ láti ẹsẹ̀ ìkíní. Matthew orí kẹjọ ẹsẹ̀ ìkíní, nígbàtí ó ti orí òkè sọ̀kalẹ̀, ọ̀pọ̀ ènìyàn ń tọ̀ ọ́ lẹ́yìn, sì wò ó, adẹ́tẹ̀ kan wá, ó tẹrí.

fun o wi pe oluwa bi iwo ba fe iwo le so mi di mimo adete yi o so wi pe mo mo wi pe o ki ba ti agbara re kokona ri mo si mo wi pe bi iwo ba fe iwo le mu ete mi kuro iwo le so mi di mimo Jesu si na owo re o fi ba o wi pe mo fe iwo di mimo loju kana mo fe ki o fala si di loju kana nitori wi pe lale yi loju kana a mo arun re koro loju kana oju afoju yo riran lese kese bi a ba ti nke pe roko oluwa loju kana ete re si mo eyi ni oluwa yo se lasa le yi ni Matthew ori ogun lati nka nisisiyi Matthew ori ogun lati ese ikejele logbon Jesu si dese duro o pe won o si we pe kili eyin fe ki emi ki o se fun yin won si wi fun o pe oluwa ki oju wa ki o la be ni Jesu saanu fun won Jesu yo saanu fun o yo mo esan re koro o si fi owo ton won loju logan bi o ba je eni ti o gbo ede wa daada o ri wi pe bi a ba nso wi pe loju kan na bi a ba nso wi pe logan bi a ba nso wi pe lese kese gbogbo re tumo si ohun kan na nigba ti o so wi pe logan o nso fun a wi pe loju kan na lese kese oju won la oju re yo la won si to leyin bi Matthew tin so fun wa wi pe ise iyanu Jesu o ma nsele loju kan na be ni Mark papa lo so fun wa wi pe ise iyanu Jesu ki se wi pe ka lo ka bo ka to ri ni Mark ori keji Mark ori keji je ki ran o leti wo pe eni ti an ka nipa re nihi o je eni ti o ni arun egba wo lati ese iketa won si wa sodo re won gbe eni kan ti o li egba to wa eni ti awon merin gbe sugbon ki a wo ni sisi ohun ti olorun se o wa so fun ani ese ikewa sugbon ki e le mo pe omo eniyan le agbara le aye lati dariji ni o wi fun elegba na pe mo wi fun o dide gbe akete re ki o si ma lo ile re o si dide kini oro ti o tele e so fun mi ki n gbo o ni o si dide loju kan na o si gbe akete na o si jade lo li oju gbogbo won to be ti enu fi ya gbogbo won won si yin olorun logo wi pe awa ko ri iru eyi ri eyi ni a npe ni ise iyanu meri yiri awa ko ri iru eyi ri wo Mark ori keje Marko ori keje ohun ti mo n fe ki o yi o ni wipe nigba ti Jesu ba be si ni sise iyanu loju kan na logan lese kese bi a ti n gbadura ti a n ke pe oruko re be ni yo ma dabira ni igbesi aye eni kookan wa ninu Marko ori keje Marko ori keje lati ese ikeje le logbon won si mu eniyan kan wa sodo re ti eti re di ti o si n kololo won si be pe ki o fi owo re le o si mu kuro laarin ijo eniyan lo si apa kan o si te ika re bo li eti nigba ti o tuto o si fi owo to li ahan o si gbe oju soke wo orun ati okedun o si we fun pe e fata eyi ni ni iwo si ninu ese ikarun din ni ogoji kini oro to saaju loju kana eti re si si oko ahan re si tu o si soro kete kete mo gbagbo wi pe olorun fi awon kan wonyi han wa ki o le da loju wi pe lese kese bi a ba tin gbadura loju kana logan bi a ba tin gbadura olorun yo fowo kan o yo mu arun aisan re yo mu kuro loruko Jesu ye ki a wo Luke ori ikejo
Luke ori kejo lati ese iketa le logoji. Luke ori kejo ese iketa le logoji. Obirin kan ti o si ni iso eje lati igba odun mejila ti o ti na ohun gbogbo ti o ni fun awon onisegun be ni a ko le mu o larada lati odo enikan wa o wa leyin re o si fi owo to ise ti aso re logan logan loju ese logan lese kese loju kan na logan ni isun eje re si ti gbe mo gbagbo wi pe bi a tin kan kan wonyi iwo na mo wi pe olorun yo se fun o agbara olorun yo le awon aisan wonyi jade kuro ni igbesi aye re kuro ni ago ara re logan loju kan na lese kese bi a ba tin gbadura lasa leyin loruko jesu ninu luko ri ketala Luke ori ketala lati ese ikokanla Luke ori ketala ese ikokanla bi a ti nka nipa okunrin be ni a nka nipa obinrin wi pe loju kan na lese kese logan ti agbara olorun ti o kolu igbese aye won be ni won gba imularada ati idande Luke ori ketala ese ikokanla si kiyesi obinrin kan wa nibe ti o ni emi ailera lati odun mejidinlogun wa eni ti o tetan ti ko le gbe ara re soke bi o ti wo ki o se nigbati jesu ri o pe si odo si odo o si wi fun o pe obirin yi atu osile lowo ailera re obirin yi bo ba wa nbe lasale yi atu osile iwo okunrin yi ti aye ti de lokun aifojuri o so wi pe okunrin yi atu osile lowo ailera re bo je wi pe omode ni o lati nu oyun lati de o gbata ti bi o o le rin o so fun o wi pe omode yi lasale yi atu osile lowo ailera re o si fi owo re le ni ese ketala o si fi owo re le kini oro ti o tele e pe soke loju kan na ase so di titon o si yin olorun logo iwo na o yin olorun logo lasale yi loruko jesu ninu joanu nisese lati nka o joanu ori karun joanu ori karun ese ikejo ati ikesan anka nipa okunrin to je wipe lati odun mejidinlogoji lo ti wa ninu ailera to je wipe ko leniyan ko lara ko si ni nkankan sugbon nigbati jesu debe ari ohun ti olowa se ni ese ikejo jesu wi fun o pe dide gbe akete re ki o si ma rin kini oro ti o tele ni ese ikesan oni logan je ki o ye o wi pe bi Matthew bo se nse akosile re bi Matthew se nko be ni Mark nko be ni Luke so fun wa be ni Johannu so fun wa wi pe gbogbo awon wonyi ti Oluwa fi owo kan logan lese kese loju kan na oni logan asimu okunrin na larada o si gbe akete re o si rin ojo na si je ojo isimi ojo ayo ojo imularada ojo ibukun ojo tire ti de loni loruko jesu a o ni fi akoko sofo rara mo fe wo koko keta nisisin nitori pe mo gbagbo pe o ti mura sile mo ni o mura sile a fe wo ategun akaso sinu iwosan ti olowa nse ategun akaso sinu iwosan ti olowa nse ninu Marko ori karun ni a ti n wo apẹẹrẹ obinrin onisun ẹjẹ ọdun mejila nitori wipe o ni awọn igbesẹ kan ti obinrin yi gbe ti o jẹ ki iwosan nlanla ti o jẹ tirẹ ninu Marko ori karun ẹsẹ ikarundinlọgbọn obinrin kan ti o ti ni isun ẹjẹ ni ọdun mejila ẹni ti oju re si ti ri ohun popo lodo awon
àwọn oníṣègùn bí ó bá ń sọ fún wa wípé oníṣègùn ó ń sọ nípa àwọn ajagilégbò ṣoògùn àwọn tí à ń pè ní babaláwo ó ní ṣùgbọ́n tí ó sì ti ná ohun gbogbo tí ó nítán tí kò sì sàn rárá ṣùgbọ́n kàkà bẹ́ẹ̀ ó pọ̀ síwájú nígbàtí ó gbúro jésù ni ó ti gbúro jésù mo ní ìjọ ti gbúro jésù ẹni tí ó ń ṣe àwòtán gbogbo àrùn ǹjẹ́ ó ti gbúro ẹni tí ó ṣe é ṣe kí ó mú àwọn òkè àwọn wàhálà àwọn àìsàn àwọn ègún tó wà ní ìgbésí ayé rẹ kí ó mu kúrò láṣáálẹ̀ yìí ṣe ó ti gbúro ẹ̀ mo ní ṣe ó ti gbúro ẹ̀ ó ní nígbàtí ó gbúro jésù ó wá sẹ́yìn láàrin ọ̀pọ̀ ènìyàn ó fọwọ́ kan aṣọ rẹ̀ nítorí ó wípé nínú ọkàn rẹ̀ bí mo bá sá lè fi ọwọ́ mi kan aṣọ rẹ̀ ara mi yóò dá mo ní ara rẹ̀ yóò dá ó wá sọ fún wa ní ẹsẹ̀ ìkọkàndínlọ́gbọ̀n ó ní lọ́gán lẹ́sẹ̀kẹsẹ̀ lójú kan náà ní ìṣẹ́jú àyá ó ní lọ́gán ní ìsun ẹ̀jẹ̀ rẹ̀ sì ti gbẹ òun sì mọ̀ lára rẹ̀ pé amú òun lára dá nínú àrùn òun ní ẹsẹ̀ ìkẹrìnlélọ́gbọ̀n ó sì wí fún ọ pé obìnrin ìgbàgbọ́ rẹ̀ mú ọ lára dá ìwọ tí o wà níhìn láṣáálẹ̀ yìí obìnrin ìgbàgbọ́ rẹ̀ mú ọ lára dá ọkùnrin ìgbàgbọ́ rẹ̀ mú ọ lára dá ọmọdé ìgbàgbọ́ rẹ̀ mú ọ lára dá ó ní máa lọ lé àlàáfíà kí ìwọ kí ó sì sàn nínú àrùn rẹ bí a ti ń wo àtẹ̀gùn àkàsọ̀ sínú ìwòsàn tí olúwa ń ṣe ohun méje ni mo fẹ́ kí ó yọ ìkíní ó gbọ́ nípa jésù nítorí àsọ wípé nígbà tí ó gbúro jésù ó wá sẹ́yìn rẹ̀ láàrin ọ̀pọ̀ àwọn ènìyàn ó fọwọ́ kan aṣọ rẹ̀ ó gba ìròyìn tí ó gbọ́ ó gbà á gbọ́ ìwọ náà tí o sì ti gbọ́ ìròyìn ayọ̀ tí a sọ fún ọ ohun tí ọlọ́run ṣe lálẹ́ àná bí o ti ń gbọ́ ìròyìn jésù láṣáálẹ̀ yìí mo gbàgbọ́ wípé o ti mọ̀ nísinsìnyí wípé gbogbo kò ṣeé ṣe nínú ayé rẹ jésù a sọ̀rọ̀ rẹ dayọ̀ lórúkọ jésù ìkejì ó pinnu láti tọ jésù wá fún ìwòsàn rẹ ó ní nígbà tí ó gbúro jésù ó wá láàrin ọ̀pọ̀ ènìyàn ó fọwọ́ kan aṣọ rẹ ó pinnu ó ní láṣáálẹ̀ yìí lónìí ni wọ́n rí ìwòsàn tèmi gbà nítorí ó pinnu láti kọ àwọn oníṣègùn ayé sílẹ̀ ó tọ jésù wá kò gba ọ̀pọ̀ èrò láti jẹ́ ìdíwọ́ fún òun ìkẹta obìnrin náà kò fi ààyè sílẹ̀ fún ìkùnà tàbí ìjákulẹ̀ ó pinnu pé àkókò tó ó gbẹ́kẹ̀lé olúwa tí kìí jánikulẹ̀ ó sì sọ wípé òun ó gba iṣẹ́ ìyanu bí ìwọ náà bá wá ní àṣálẹ̀ yìí bí o bá gbàgbọ́ láìṣiyèméjì mo gbàgbọ́ wípé àkókò ìpọ́njú àkókò àìsàn ó ti dópin ná ìkẹrin ó pinnu àkókò ìwòsàn rẹ ó ní bí mo bá ti fi ọwọ́ kan ìṣẹ́tí aṣọ rẹ ara mi yóò dá ó pinnu àkókò tí ìwòsàn yìí yóò jẹ́ tirẹ̀ ọ̀pọ̀ ènìyàn ló ń sún ọjọ́ ìwòsàn wọn síwájú tí wọ́n sọ wípé bóyá ní ìpàdé mìíràn ṣùgbọ́n obìnrin yìí wípé nísinsìnyí ni àkókò iṣẹ́ ìyanu tèmi nígbà wo ni àkókò iṣẹ́ ìyanu tirẹ̀ mo ní nígbà wo ni àkókò iṣẹ́ ìyanu tirẹ̀ ìkarùn-ún ó gbé ìgbésẹ̀ ìgbàgbọ́ láì gba àìgbàgbọ́ kankan lálejò nínú ọkàn rẹ̀ ó ní èṣù ó tó gẹ́ ẹ̀mí èṣù ó tó gẹ́ ìsun ẹ̀jẹ̀ ó tó gẹ́ iye méjì ìránṣẹ́ èṣù ó tó gẹ́ mo gbàgbọ́ wípé èyí ni ìwọ náà ló ń sọ láṣáálẹ̀ yìí wípé gbogbo àrùn kò gbóògùn gbogbo àrùn àrùnmọ́léegun gbogbo jẹ̀dọ̀jẹ̀dọ̀ gbogbo nǹkan tó ń jẹmí nínú ó tó gẹ́ ìwòsàn dé láṣáálẹ̀ yìí yóò sì dé lórúkọ jésù ìkẹfà ó fi ọwọ́ kan aṣọ jésù kété tí ó sì ti fi ọwọ́ kan aṣọ jésù ni agbára olúwa ni ó fọwọ́ kàn án mo gbàgbọ́ wípé bí o bá ti ń dìde lórí ẹsẹ̀ rẹ bí o bá ti ń sọ fún ọlọ́run wípé mo dé àkókò tèmi tó bẹ́ẹ̀ ni ọlọ́run fúnra rẹ̀
ni yo fọwọ kan lẹsẹ kẹsẹ loju kan na logan loruko Jesu ikeje ni wo pe o gba ise iyanu o gba ise iyanu emi ori temi gba loruko Jesu ori iwosan fun arun ko gbogun igbagbo aye to daju gba ise iyanu aye to si daju pelu eyi ni Jesu fi so fun wi pe omobirin igbagbo re mu o larada mo fe ki o dide lori ese re nitori wi pe Jesu so fun nisisiyi omobirin omokunrin baba iya omode igbagbo re mu o larada ki o mo wi pe lese kese loju kana logan bi o ba tin gbo ti awon eniyan olorun se ami be ni iwosan tire be ni idasile tire be ni idande tire be ni yo ma te olowo ise iyanu ti de agbara olorun wa ni hin ti o mu olarada nitori iwosan wa fun gbogbo arun ko gbogun iwosan wa fun gbogbo arun ko gbogun bi o ba je kepe olowa bi o ba je kepe olowa yo mu olarada yo mu arun re kuro yo mu aisan re kuro iba je ifoju tabi iyaro tabi iditi tabi ogbe inu tabi egun idile tabi egun ajogoba ni igbese aye re bi o ba tin kepe olowa bi o ba tin gba olorun gbo bi o ba tin so wi pe akoko temi to be ni ise iyanu yo ma kan olara yo ma te olowo akoko to lati gba ise iyanu akoko to lati ri iwosan akoko to ki a tuwo sile akoko to fun afoju lati riran akoko to fun eni to yaro lati dide ki o rin akoko to fun awon to nsinwi lati gba itusile lati gba iwosan akoko to fun awon emi warapa ami awon emi isinwi lati gba gere ki won ki o sajade ni igbese aye re akoko to akoko to akoko to fun oyin ojo pipe lati wale akoko to fun iju ti o wa ninu ikun re lati pora akoko to fun ise iyanu lati te olowo akoko to lati ri ohun ti o ti sonu lati ri igba pada akoko to fun awon agan lati bimo ise iyanu ti de agbara olorun wa ni to si re bi o tin kepe o ngbo lese kese loju kana logan yo se ise iyanu ni igbese aye re ise iyanu ti de agbara olorun wa nihin lati tu o sile lati mo larada lati mo ke isoro inu aye re lati mu kuro so fun esu wo pe o to ge so fun aye wi pe o to ge so fun ti o pon loju wi pe o to ge ojo idande ojo iwosan ojo itunisile ojo ise iyanu ti de fun olukuluku wa.

Ní orúkọ Jésù Kristì Olúwa wa, àwa mélòó ni a ṣetán láti gba iṣẹ́ ìyanu? Àwa mélòó ni a mọ̀ wípé lójú kan náà, lẹ́sẹ̀kẹsẹ̀, lọ́gán ní wàràǹṣesà, bí a bá ti ń gbàdúrà tí a ń dárúkọ Jésù, bẹ́ẹ̀ ni iṣẹ́ ìyanu yóò máa wá sí àgọ́ ara rẹ, bẹ́ẹ̀ ni gbogbo àrùn yóò máa pòórá ní àgọ́ ara rẹ. Àwọn mélòó ni ó dá lójú wípé bí a bá ti ń gbọ́ àmì ìkẹyìn, bẹ́ẹ̀ ni ó yí ara rẹ wò, ni ó rí agbára Ọlọ́run ní ìgbésí ayé rẹ, wípé gbogbo àìsàn, gbogbo àrùn, gbogbo ègún, gbogbo ìjẹgàba Sàtánì, wípé yóò kúrò ní ìgbésí ayé rẹ. Ní orúkọ Jésù ni a gbàdúrà. Mo fẹ́ kí o gbé ọwọ́ lé ara rẹ, kí o sì na ọwọ́ ìyókù, ọwọ́ kan tó kù sókè, kí o mọ̀ wípé bí o bá ti ń gbọ́ àmì àwọn ènìyàn Ọlọ́run wípé iṣẹ́ ìyanu ti dé. Nítorí wípé àmì ìtumọ̀ rẹ̀ ni wípé bẹ́ẹ̀ ni kí o rí. Bí a bá ti sọ wípé ìfọ́jú pòórá, àmì jẹ́ wípé bẹ́ẹ̀ ni kí o rí. Bí a bá ti sọ wípé kí ayarọ kí o dìde, bí a bá ti sọ wípé àmì túmọ̀ sí wípé bẹ́ẹ̀ ni kí o rí. Bí a bá ń sọ fún ìwọ àgàn wípé kí o di ọlọ́mọ, àmì jẹ́ wípé bẹ́ẹ̀ ni kí o rí. Nítorí bẹ́ẹ̀, ní àṣálẹ́ yìí, bí o bá ti ń gbọ́ àmì ó jẹ́ wípé àti ogun ọ̀run àti àwọn ẹ̀dá alààyè tí ó gba Ọlọ́run gbọ́, wọ́n ń sọ wípé ìbùkún Ọlọ́run kí ó jẹ́ tirẹ̀, ìwòsàn Ọlọ́run kí ó jẹ́ tirẹ̀, ìtúnṣe Ọlọ́run kí ó jẹ́ tirẹ̀. Nítorí bẹ́ẹ̀, mo fẹ́ kí o nawọ́ sókè pẹ̀lú ìgbàgbọ́, kí o sì fi ọwọ́ kan tó kù, kí o fi kan ibi tí àrùn tàbí ohunkóhun tí kò báradé níbi tí ó ti ń ṣe ọ́. Ní orúkọ Jésù, Ọlọ́run a dúpẹ́ lọ́wọ́ yín wípé ẹ tó jẹ́ kí ó yé wa wípé lẹ́sẹ̀kẹsẹ̀, lójú kan náà, lọ́gán, bí a bá ti ń dárúkọ Jésù, ní gbogbo àrùn, gbogbo àìsàn, gbogbo àìlera, gbogbo ègún yóò máa pòórá ní ìgbésí ayé wa. A gbàgbọ́ wípé agbára yín ò yí padà. A gbàgbọ́ wípé kò sóhun tó ṣòro fún yín láti ṣe. A sì gbàgbọ́ wípé gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Jésù wípé bí a bá lè gbàgbọ́, ohun gbogbo ni ṣíṣe fún àwọn tí ó bá gbàgbọ́. Ní àṣálẹ́ yìí, a ń fẹ́ ìwòsàn Ọlọ́run, a ń fẹ́ ìtúsílẹ̀, a ń fẹ́ ìdáǹdè, a ń fẹ́ àwọn iṣẹ́ ìyanu tí ó tóbi. Ẹ ṣé fún wa lórúkọ Jésù. Mo gbàdúrà fún àwọn tí ó ní ohun kan tí ó wú ní àgọ́ ara wọn. Ìbáàjẹ́ ní ibi ìkọ̀kọ̀ ara, tàbí ní ọrùn gẹ́gẹ́ bí gẹ̀gẹ̀, tàbí ike tí wọ́n rù sẹ́yìn bí òkè ńlá. Ǹjẹ́ mo ń gbàdúrà wípé lọ́gán, lẹ́sẹ̀kẹsẹ̀, ìwọ òkè gbọ́ ọ̀rọ̀ Olúwa, ìwọ gẹ̀gẹ̀ gbọ́ ọ̀rọ̀ Olúwa, àti ìwọ ike gbọ́ ọ̀rọ̀ Olúwa, ìwọ ìpákẹ́ gbọ́ ọ̀rọ̀ Olúwa. Ẹ pòórá lórúkọ Jésù. Gbogbo nǹkan wọn ni tí ó wú sí ikùn, tí ó wú sí inú, tí ó wú sínú egungun, tí ó wú sínú ara, mo pàṣẹ wípé ẹ kúrò níbẹ̀ lórúkọ Jésù. Àwọn àìsàn tí ó ń fa ìrora, tí ó ń fà á wá, àìsàn káìsàn tí ìbàjẹ́, orúkọ kórúkọ tí a bá máa pè wọ́n, mo gbàdúrà pé nísinsìnyí, ìwọ àìsàn, bí a ti ń ṣe àmì, bẹ́ẹ̀ ni kí o pòórá lórúkọ Jésù. Gbogbo ìrora, gbogbo ibà, gbogbo túlù, gbogbo jẹ̀dọ̀jẹ̀dọ̀, mo gbàdúrà, mo pàṣẹ wípé ẹ jáde lórúkọ Jésù. Gbogbo ikọ́ ọ̀fẹ́, gbogbo nǹkan tó ń rìn lágọ̀ ara, gbogbo èyí tó ń dani lóró níkùn, nínú ẹ̀dọ̀, nínú itan, nínú agbárí, mo gbàdúrà wípé ẹ jáde lórúkọ Jésù. Àwọn tí ayé dè lókù, àwọn tí ayé sọ lọ́ta, a ń bẹ̀bẹ̀ nísinsìnyí wípé gbogbo ọta èṣù, gbogbo ọfà èṣù, mo gbàdúrà wípé ẹ jáde lórúkọ Jésù. Ọlọ́run alágbára àtóbi jù aṣẹ̀dá, mo gbàdúrà nísinsìnyí wípé gbogbo ohun tí ó ń sí àwọn ènìyàn níwí, ohun tó yà wọ́n níwèrè, ohun tó ń kó wárapá bá wọn, ẹ̀mí wárapá, ẹ̀mí ìsínwí, mo gbàdúrà nísinsìnyí ẹ jáde lórúkọ Jésù. Àwọn tí ó jẹ́ wípé
won ti loko won ti laya sugbon ko si omo laarin oko ati aya eyin olorun ti e se fun ana eyin olorun ti e se fun elizabeth eyin olorun ti e se fun sara an bebe fun won nisisi wi pe eni kokan won bi igbagbo won ti ri nisisi bi a ti gbagbo pelu won nisisi yi an gbadura wi pe iyagan ni igbese aye won yo di oyin igbagbe loruko jesu egba omo ti yin loruko jesu ni wo yi amodun bi jesu ba fa bibo re seyin bi o ba pade ni yin e o gbe omo tuntun ti yin wa loruko jesu mo gbadura fun awon ti o je wipe won ro lapa won ro lese ti aye so fun wipe koni sese lati dide rin mo gbadura wipe ki agbara latori ite agbara lati odo olorun ki agbara olorun ki o san si igbese aye won nisisiyi agbara bi ara ki o wa si igbese aye re iwo ti o yaro dide ki o rin loruko jesu iwo ti o je wipe o le gbe apa o le gbe ese o wa loju kan nitori wipe esude olokun aifojuri mo gbadura nisisi wipe gbogbo okun ti a fi de o ki agbara olorun ki emi olorun ki o ja won loruko jesu ninu agbara olorun dide ki o rin loruko jesu mo gbadura fun awon afoju mo mo wipe ko si o to sore fun lati se e ti se fun awon elomiran e si se fun awon wonyi pelu iwo ti o foju mo so fun wi pe gba imolarada gba iriran loruko jesu jesu ti ki kona jesu ti ileri re ki ye an gbadura nisisi wi pe ki o fi owo ton won le oju ki o fowo kan won le oju ohun gbogbo to ti di baje ninu oju won ki o tun se loruko jesu je ki won ki o laju ki won ki o si riran loruko jesu ohun ko ti ba wa ni ago ara awon eniyan wonyi bi aisan bi arun bi ailera mo le won jade pelu agbara olorun lese kese logan ni seju aya nisisin loruko jesu iwo esu ati emi esu emi aisan mo gbadura nisisin wo pe ki e jade loruko jesu olorun alagbara agbagbo wipe nisisiyi iba se ninu gbogbo kini ikeji iketa ikerin ikarun ikefa ikeje ati awon ti o wa ni ikejo ikesan ikewa ati awon ti o wa lode ki agbara olorun agbara ewosan agbara ti mu ki ko sese ki o di sese ki o te won lowo ki o fi ara kan won nisisin loruko jesu bi yin ati nlaju ki a ma laju si ise iyanu olorun bi a ti laju wa nisisi ki a ma laju si idande loruko jesu ki alaafia ki imularada ki isodotun ki o je ti eni kankan loruko jesu mo gbagbo wipe ti se mo gbagbo wipe ti fowo kan won wipe ise iyanu o je ti eni kankan wa nitori agbadura ni loruko jesu kristu oluwa wa o je temi mo ni o je temi o je temi ma yara re wo nitori wipe ise iyanu ti de odo re wo ago ara re ki owo ti o wa nibe tele tele nitori wipe agbara olorun o ti kolu o mo si ri wipe awon arun awon aisan awon egun awon arun ojo pipe won ti kuro ni ago ara re bi o ba si ti nse awari ohun ti olorun ti se ki o ma ki hallelujah ki o ma yin olorun logo ki a le yin olorun logo pelu re nitori wipe ise iyanu ti de mo ni ise iyanu ti de ori ti e gba loruko jesu

0: DCLM Radio, your spiritual welfare is our concern.
1: Ìwé ìkíní ti Chronicle, orí ìkọkànlélógún. Sátani sì dúró ti Ísírẹ́lì, ó sì ti Dáfídì láti ka ìyè Ísírẹ́lì. Dáfídì sì wí fún Jóábù àti àwọn olórí ènìyàn pé, lọ ka ìyè Ísírẹ́lì láti Beerṣeba títí dé Dani, kí o sì mú iye wọn fún mi wá, kí èmi kí o lè mọ iye wọn. Jóábù sì wí pé, kí Olúwa kí o mú àwọn ènìyàn rẹ pọ̀ sí i. Ní ìgbà ọgọ́rùn-ún ju bí wọ́n ti wà, ọba, Olúwa mi, gbogbo wọn kì í á ṣe ìránṣẹ́ Olúwa mi. Èṣe tí Olúwa mi fi ń béèrè nǹkan yìí, èṣe tí òun fi mú Ísírẹ́lì jẹ̀bi. Ṣùgbọ́n ọ̀rọ̀ ọba borí ti Jóábù. Nítorí náà, Jóábù jáde lọ, ó sì la gbogbo Ísírẹ́lì já, ó sì dé Jerusalemu. Jóábù sì fi àpapọ̀ iye àwọn ènìyàn náà fún Dáfídì. Gbogbo Ísírẹ́lì já sí 100,000 àti 25,000 ènìyàn tí ń kọ idà. Júdà sì já sí 23,000 ọkùnrin tí ń kọ idà. Ṣùgbọ́n Léfì àti Bẹ́ńjámínì ni kò kà pẹ̀lú wọn, nítorí ọ̀rọ̀ bá jẹ́ ìríra fún Jóábù. Nǹkan yìí sì burú lójú Ọlọ́run, ó sì kọlu Ísírẹ́lì. Dáfídì sì wí fún Ọlọ́run pé, èmi ti ṣẹ̀ gidigidi ní ṣíṣe nǹkan yìí, ṣùgbọ́n ní ìsinsìnyí, èmi bẹ̀ ọ́, mú ẹ̀ṣẹ̀ ìránṣẹ́ rẹ kúrò, nítorí tí mo hùwà wèrè gidigidi. Olúwa sì wí fún Gádì, aríran Dáfídì pé, lọ kí o sì wí fún Dáfídì pé, báyìí ni Olúwa wí, mo fi nǹkan mẹ́ta lọ ọ́, yan ọ̀kan nínú wọn kí èmi kí o lè ṣe é sí ọ. Bẹ́ẹ̀ ni Gádì tọ Dáfídì wá, ó sì wí fún un pé, báyìí ni Olúwa wí, yan fún ara rẹ, yálà ọdún mẹ́ta èèyàn, tàbí ìparun ní oṣù mẹ́ta níwájú àwọn ọ̀tá rẹ, tí idà àwọn ọ̀tá rẹ ń lé ọba, tàbí idà Olúwa ní ìjọ mẹ́ta, àní àjàkálẹ̀ àrùn ní ilẹ̀ náà, tí áńgẹ́lì Olúwa máa panijá gbogbo agbègbè Ísírẹ́lì. Ǹjẹ́ ní ìsinsìnyí, ròówò, èsì wo ni èmi ó mú padà tọ ẹni tí ó rán mi? Dáfídì sì wí fún Gádì pé, ìyọnu ńlá bá mi, jẹ́ kí èmi kí ó ṣubú sí ọwọ́ Olúwa ní ìsinsìnyí, nítorí àánú rẹ̀ pọ̀, ṣùgbọ́n má jẹ́ kí èmi ṣubú sí ọwọ́ ènìyàn. Bẹ́ẹ̀ ni Olúwa rán àjàkálẹ̀ àrùn sí Ísírẹ́lì, àwọn tí ó ṣubú ní Ísírẹ́lì jẹ́ 135 ènìyàn. Ọlọ́run sì rán áńgẹ́lì kan sí Jerusalemu láti run, bí ó sì ti ń run, Olúwa wò, ó sì káàánú nítorí ibi náà, ó sì wí fún áńgẹ́lì náà tí ó run pé, ó tó, dá ọwọ́ rẹ dúró. Áńgẹ́lì Olúwa náà sì dúró níbi ilẹ̀ ìpaka Onani, ara Jebusi. Dáfídì sì gbé ojú rẹ̀ sókè, ó sì rí áńgẹ́lì Olúwa náà dúró lágbede méjì ayé àti ọ̀run, ó ní idà fífà yọ lọ́wọ́ rẹ̀, tí ó sì nà sórí Jerusalemu. Nígbà náà ni Dáfídì àti àwọn àgbààgbà Ísírẹ́lì tí ó wọ aṣọ ọ̀fọ̀ da ojú wọn bolẹ̀. Dáfídì sì wí fún Ọlọ́run pé, èmi kó a pàṣẹ láti ka iye àwọn ènìyàn, àní èmi lé ẹni tí ó ṣẹ̀ tí mo sì ṣe búburú pàápàá, ṣùgbọ́n bí ó ṣe ti àgùntàn wọ̀nyí, kí ni wọ́n ṣe? Èmi bẹ̀ ọ́, Olúwa Ọlọ́run mi, jẹ́ kí ọwọ́ rẹ kí ó wà lé ara mi àti lára ilé bàbá mi, ṣùgbọ́n kí ó má ṣe lé ara àwọn ènìyàn rẹ tí a ó fi àrùn kọlù wọ́n. Nígbà náà ni áńgẹ́lì Olúwa náà pàṣẹ fún Gádì láti sọ fún Dáfídì pé kí Dáfídì kí ó gòkè lọ, kí ó sì tẹ pẹpẹ kan fún Olúwa ní ilẹ̀ ìpaka Onani ara Jebusi. Dáfídì sì gòkè lọ nípa ọ̀rọ̀ Gádì tí ó sọ ní orúkọ Olúwa. Onani sì yí padà, ó sì rí áńgẹ́lì náà àti àwọn ọmọ rẹ̀ mẹ́rin pẹ̀lú rẹ̀ pa ara wọn mọ́. Ǹjẹ́ Onani ń pa ọkà lọ́wọ́? Bí Dáfídì sì ti dé ọ̀dọ̀ Onani, Onani sì wò, ó sì rí Dáfídì, ó sì ti ibi ilẹ̀ ìpaka rẹ̀ jáde, ó sì wúlẹ̀, ó dojúbolẹ̀ fún Dáfídì. Dáfídì sì wí fún Onani pé, fún mi ní ibi ìpaka yìí kí èmi kí ó lè tẹ pẹpẹ kan níbẹ̀ fún Olúwa. Ìwọ sì fi fún mi ní iye owó rẹ̀ pípé, kí a lè dá àjàkálẹ̀ àrùn dúró lọ́dọ̀ àwọn ènìyàn. Onani sì wí fún Dáfídì pé, mú fún ara rẹ, sì jẹ́ kí Olúwa mi ọba kí ó ṣe èyí tí ó dára lójú rẹ̀. Wò ó, mo fi àwọn màlúù pẹ̀lú fún ẹ̀bọ rẹ sísun, àti ohun èlò ìpaka fún igi, àti ọkà fún ọrẹ oúnjẹ, mo fi gbogbo rẹ̀ fún ọ. Dáfídì ọba sì wí fún Onani pé, bẹ́ẹ̀ kọ́, ṣùgbọ́n èmi á rà á ní iye owó rẹ̀ pípé ní tòótọ́, nítorí tí èmi kì ó mú èyí tí ṣe tirẹ̀ fún Olúwa, bẹ́ẹ̀ ni èmi kì ó ru ẹbọ rẹ sísun láì ṣe ìnáwó. Bẹ́ẹ̀ ni Dáfídì fi 1,000 shekeli wúrà nípa ìwọ̀n fún Onani fún ibẹ̀ náà. Dáfídì sì tẹ pẹpẹ kan níbẹ̀ fún Olúwa, ó sì ru ẹbọ ọrẹ sísun àti ẹbọ ọpẹ, ó sì ké pe Olúwa, òun sì fi iná dá alé ohùn láti ọ̀run wá lórí pẹpẹ ẹbọ ọrẹ sísun náà. Olúwa sì pàṣẹ fún áńgẹ́lì náà, òun sì tún tẹ idà rẹ̀ bọ inú àkọ rẹ̀. Lé àkókò náà, nígbà tí Dáfídì rí pé Olúwa ti dá òun lé ohùn ní ibi ilẹ̀ ìpaka Onani ara Jebusi, ó sì rúbọ níbẹ̀, nítorí àgọ́ Olúwa tí Mósè pa ní aginjù àti pẹpẹ ọrẹ sísun ń bẹ ní ibi gíga ní Gibeoni lé àkókò náà. Ṣùgbọ́n Dáfídì kò lè lọ síwájú rẹ̀ láti béèrè lọ́wọ́ Ọlọ́run, nítorí tí ẹ̀rù idà áńgẹ́lì Olúwa náà bà á.
2: Eje ki a gbadura. Baba wa ti Olorun wa. Adupe lopolopo we pe awa se waju yin nisinsiyi ki a ba le je onje mi eti muni dagba eti funi lagbara ki a ba le ni agbara ati okun lati doju ija ko ese isu ati aye ati we pe ki a ba le ja ajasegun ni irin ajo wa si ilu Orun rere bi ati wa loni a ngbadura we pe e o ko wa lati inu oro yin e o se fun wa ni okun ati agbara ore ofe ati iye ni toto ki a ba le gbe igbese aye eti o je itewogba ni waju yin adupe opo ti gbo ni oruko Jesu Kristi Oluwa wa loni eko wa wa ninu Kolose ori keta ese ikerin din logun ati ese iketa din ni ogun Kolose ori keta lati ese ikerin din logun eje ki oro Kristi ma gbe inu yin le opopolopo ninu ogbon gbogbo ki e ma ko ke si ma gba ara yin ni iyanju ninu Samu ati orin yin ati orin emi e ma fi ore ofe korin le okan yin si Oluwa onkohun ti eyin ba se se le oro tabi ni ise e ma se gbogbo won le oruko Jesu Oluwa e ma fi ope fun Olorun Baba nipase re gbogbo iwe epistle ti Paulu ati ti awon aposteli iyoku ni won kun fun eko ati itoni lori bi a se le gbe igbesi aye onigbagbo awon aposteli ati iranse Olorun ninu ijo ti majemu titun ni won mo we pe a gbe won dide fun ase pe awon eniyan mimo fun ifesemule ati idagbasoke eya ara Kristi awon episteli ti a se ko won yi ni won kun fun eko fun awon omo Olorun eko fun awon eniyan mimo nigbati eniyan ba ti di omo Olorun o nfe eko opopolopo ni ko mo we pe bi a ba di omo Olorun we pe ani lati ma ko eko bibeli oni a se ri we pe opopolopo ni ko wa ni ki wa si eko ojo aje o ye ki a mo we pe bi a ba ti di omo Olorun a se de ajogun pelu awon eniyan mimo eko se pataki fun wa eyi ni awon episteli yi ni won so fun wa we pe awon eniyan mimo won nilo eko ki se be nikan awon episteli ti a ni ti a ti fi fun wa ninu majemu titun won fi itoni fun awon ope won se atunse awon eko ti awon eniyan ti ni sugbon ti o je eko ti o lodi won si mu idaniloju wa fun awon ti okan won pororo won mu idayapo kuro won je ki a di eni ti o le mu okan le nitori be ni o sese pataki we pe ki a ma ko eko pataki awon eko ti a si nko ninu awon episteli won yi o je ki awa ti a je onigbagbo awa ti a ti tele Kristi ki a ni aworan Kristi gege bi a ti ko wa ni ana nipa nini tabi sise alabapin aworan Olorun ti o ba wo awon episteli won yi daradara o ri wi pe won ko fi aye sile fun awon ero ogbon ti aye tabi itan aye baye yala ti awon Jew tabi ti awon keferi ohun ti awon nkan wonyi nko wa awon episteli wonyi won ko wa nipa iwa onigbagbo nipa bi a se le gbe igbese aye Christiani toto ti iwa mimo yo wa ni igbese aye wa ti a gbe igbese aye ti o te Olorun Olorun eyi ni ati ka loni ninu ese ikerin din logun ati iketa dilogun ama wo ohun meta pataki ikini oro olorun ninu okan oro olorun ninu okan awon elomiran won ni oro olorun ninu ile sugbon won ko ni ninu okan won elomiran ti le sese ki o ka ni akasori sugbon won ko ni ninu okan won sugbon afẹ wo oro olorun ninu okan ikeji fifi ogbon ti emi si ise fifi ogbon ti emi si ise iketa ipinu ti o wa lehin awon ise wa eyi ni awon ipinu ti a ma ni ki a re we pe won ti awon ise wa lehin ikini je ki a wo oro olorun ninu okan wa ki a tun ka kolose ori keta ese ikeri dilogun e je ki oro kristi ki o ma gbe inu yin li opolopo ki a duro nibe na e je ki oro kristi ki o ma gbe inu yin li opolopo o ti an so fun anihi a fi okan wa a fi se bi ile ti o ni ilekun a si so wi pe ki a gba oro olorun ni ki se gege bi alejo ni kan soso sugbon ki a gba oro olorun si ile gege bi alabagbe pelu wa wi pe ki a silekun fun oro olorun ki o ba le wole wi pe ki a fi aye fun oro olorun ki o ba le ma ba wa gbe wi pe awon ohun miran ti won ti joko si ori ijoko ni arin okan wa ki a je ki won ki o dide nitori wi pe oro olorun ti o ga ju won lo oro olorun ti o lagbara ju won lo oro olorun ti o gbon ju won lo oro olorun ti o ni itoni ju won lo o fe wole nitori be awon ohun miran awon ero miran awon oro miran awon ise miran ti won ti fi okan wa se bugbe tele tele wi pe ki a je ki won ki o jade ki a wa gba oro olorun laye lati joko ninu okan wa e je ki oro kristi ma gbe inu yin eyi ti a so fun aye o nje ki o ye wa wi pe ipele ati okuta igun ile ti ojulowo ni igbesi aye kristiani igbesi aye onigbagbo bi abasi fe gbe igbesi aye onigbagbo bi a ba fe se rere ti a fe se daradara ani lati mo oro olorun eyi ti o ti odo kristi wa nitori pe kristi ni otito iye ati ona o si ye ki a mo wi pe bi a o ba fe ma subu ki a ma kose ninu okunkun ani lati gba imole ninu okan wa laaye ninu okan wa eyi ni ni imole aye ti se jesu kristi lati je eni ti o lagbara eni ti o lokun eni ti o rin gege bi rin ihin rere ti o si rin gege bi ododo ani lati ma je oro olorun nigba gbogbo nitori wi pe oro olorun ohun ni o nje iye eyi ni a fi so fun wi pe e je ki oro olorun ki o ma gbe inu yin li opolopo oni lati fi aye gba oro olorun ki oro olorun ki o to le ma gbe inu re nitori pe oro olorun ki se bi abere ti a ma ngun fun omode ti a o pe awon agbalagba wi pe ki won ki o di omode yi mu ki a si fi agbara ati ipa mu won lati gba abere yi oro olorun ki fi be wole nitori be bi a o ba gba oro olorun laaye ki a pe wole ki a ka ki a je ki a fun laaye ninu okan wa oro olorun ki yo le raye ninu okan wa nitori be o nbe wa o si nro wa wi pe awa ni ani lati silekun awa ni ani lati le awon nkan ti o wa ninu okan jade ki a si gba oro olorun lati wole ki o ba le ma ba wa gbe ninu aye ti a wa yi opolopo oro yato si oro kristi ni a ma ngbo awon oro ti mu ki okan pororo oro ti toni je yato si eyi opolopo awon eke woli ni won wa ni arowo to wa ti won ma nso oro ti ko mu ere wa oro ti ki se ni lanfani oro ti ma mu ni sina eyi ni a fi ni lati gba oro olorun laaye ninu okan wa satani pelu eyi ni esu fun ara re o ma nje eni ti ma nso kelekele sinu okan wa awon oro ti o le gbe ni subu awon oro ti o le koni lese awon oro ti o le mu ki awon omo Olorun ki o sina tabi ti o le mu ki awon ti won je won sese ni igbala ti won o ti duro dara dara ti o le je ki won ki o sina nitori be ni ani lati gba oro Olorun laye lati ma ba wa gbe be a ba fe ni okun be a ba fe ni abo oro Olorun yi ni ani lati gba laye ninu okan wa yi ni a fi so wi pe e je ki oro Kristi ki o ma gbe inu yin li opolopo an so wi pe ki o ma gbe inu wa eyi ni bibeli je ki o ye wa wi pe inu okan wa ni ani lati gba oro Olorun si inu okan wa ni oro Olorun ni lati ma gbe je ki a wo Deuteronomy ori kefa ese kefa ati oro won yi ti mo pa lase fun o le oni ki o ma wa le aya re eyi ni ni li okan re awon omo Israeli won lo si ile awon omiran ile ti o je wi pe awon dabi elenga loju awon ti won lo ba loju awon oba Jericho ati awon oba miran awon wonyi won lo si ile won awon oba wonyi ti o wa ni ile Kenani o sese ki won ki o ma soro ti o le daya foni oro ti o le banilero oro ti o le je ki o dabi eni we pe ki a pada sibi ti a ti nbo sugbon Olorun so fun we pe ati oro wonyi ti emi pa lase fun yin le oni ki o ma wa li aya yin ki o ma wa le aya re nitori be o ye ki o ye wa we pe bi Philistine ti le nsoro bi Goliath bi o ti le nsoro bi awon olugbe Kenani bi won ti le nsoro bi awon ara Hiti tabi awon ara Jebusi tabi awon keferi bi won ti le nsoro ohun kan la igbodo ma se fun wa ki a ma fieti si ohun ti awon keferi nso ki a ma fieti si ohun ti awon elese nso ki a ma fieti si ohun ti awon ota nso ki a ma fieti si ohun ti awon ajoji si ihin rere ohun ti won nso ki a ma fieti si ohun ti awon apeyinda ti won nso ki a ma fieti si ohun ti awon omo nina kuna ti won ti rin jina rere si ijoba orun ki a ma fieti si ohun ti won nso oro Olorun oro ti a n gbo oro inu bibeli oro ti o ni iye oro ti o ni agbara oro ti o ni imisi oro ti o ni ireti oro ti o ni alaafia oro ti o ni awon ileri lati odo Olorun wa oro yi ni ki o ye ki a fieti si ati oro wonyi ti mo pa lase fun o le oni ki o ma wa le aya re bi a ba se yi a o ri wi pe a o ni isegun bi a ba se yi a o ri wi pe agbara yo wa ninu wa bi a ba se yi a o ri wi pe a o le ma rin irin ododo a o le wa ni iwa mimo sugbon bi a ba nro awon oro miran bi o ba je awon oro miran ni o wa ni o kan aya wa awon oro wonyi o daju won o gbe wa sobo je kin fo ni apere boya o ti ni ore abani dese tele tele gege bi obirin omokunrin yi o se je eni ti ejo rinrin kunrin ti ejo nse ife ku fe tele tele sugbon o ti di onigbagbo nisinsinyi bi o ti di onigbagbo nisinsinyi omokunrin yi o tun ko iwe ranse si o o tun so awon oro ife ku fe we pe ke tun jo ma rin irin ti ko bojumu ke tun jo ma rin papo bi o ba ronu si awon ileri ti o nse fun o awon ti o nso fun o awon oro ife ku fe ti o nso o daju wi pe o subu sugbon bi o ba feti si bi o ba je ki oro Olorun ki o ma gbe inu okan re oro Kristi ki o ma gbe inu okan re o je asegun o le bori esu o le bori idanwo o sese iwo ti o je okunrin ki o je wi pe enikan ti wa ti ejo rin irin kunrin tele tele sugbon o ti ju sile nitori wi pe o ti di omo Olorun bi o iru eni be bi o ba wa ba o o sese ki o ma so oro idewo tabi oro idanwo bi o ba feti si awon oro wonyi awon oro wonyi won lagbara lati gbe o subu sugbon bi o ba ko awon oro won sile ti o feti si oro Olorun ti o nronu lori oro Olorun ti o nsasaro lori oro Olorun oro Olorun ti o ronu si yi yo fun ni agbara yo fun ni okun yo se je ki o je akoni ninu igbagbo wo orin Dáfídì orí ọgọ́fà dín kan. Orin Dáfídì orí ọgọ́fà dín kan òkan òkan ẹ̀sán ẹsẹ̀ ìkọkànlá. Ọ̀rọ̀ rẹ ni mo pamọ́ lé àyà mi kí èmi kí ó má baà ṣẹ̀ sí ọ. Ọ̀rọ̀ rẹ ni mo pamọ́ lé àyà mi kí èmi kí ó má baà ṣẹ̀ sí ọ. Bí o bá jẹ́ ọlọ́pàá tí o sì jẹ́ ẹni tí ó wà ní ìhìn rere, o ti ní ìgbàlà, o sì mọ ọ̀rọ̀ Ọlọ́run, o fẹ́ máa gba owó ẹ̀yìn tàbí owó àbẹ̀tẹ́lẹ̀. Bí o bá fetí sí ọ̀rọ̀ àwọn ọlọ́pàá mìíràn tí wọn ò tí ì di àtún bí, ó ṣe ṣe kí o padà sẹ́yìn. Ó ṣe ṣe kí o bẹ̀rẹ̀ sí ní kó àwọn èébì tí o ti pọ̀ sílẹ̀ kí o bẹ̀rẹ̀ sí ní kó wọn jẹ. Owó ẹ̀yìn tí o ti kọ̀ sílẹ̀ kí o bẹ̀rẹ̀ sí ní gbà á. Ṣùgbọ́n ọ̀rọ̀ rẹ ni mo pamọ́ lé àyà mi kí èmi kí ó má baà ṣẹ̀ sí ọ. Ó ṣe ṣe kí o jẹ́ ìyàwó nínú ilé. Bí o bá fetí sí ohun tí àwọn obìnrin mìíràn ń sọ nígbà tí a bá wà ní ilé ìdáná, o ṣẹ̀ sí ọkọ rẹ, o ṣẹ̀ sí Ọlọ́run, o ṣẹ̀ sí ìjọ. Ṣùgbọ́n bí o bá kọ èyí tí wọ́n ń sọ sílẹ̀, bí o bá pa ọ̀rọ̀ Ọlọ́run mọ́ lé àyà rẹ, ọ̀rọ̀ Ọlọ́run yìí ni ó pa ọ́ mọ́ kúrò nínú ẹ̀ṣẹ̀. Ọ̀rọ̀ rẹ ni mo pamọ́ lé àyà mi kí èmi kí ó má baà ṣẹ̀ sí ọ. Ó ṣe é ṣe kí ó jẹ́ wípé láàrin ọkọ àti aya. Àti ní èdè àìyedè díẹ̀, ìyàwó sọ ọ̀rọ̀ sí ọkọ, ọkọ sì sọ ọ̀rọ̀ sí aya. Ṣé o mọ̀ wípé ní àkókò èdè àìyedè, bí a ò bá ṣọ́ra, ọ̀rọ̀ a máa jáde láti ẹnu wa láì sí wípé a ń ṣe àbójútó ohun tí a ń sọ. Ṣùgbọ́n bí oníkálukú ìkíní sí ẹnìkejì, bí ó bá ti bẹ̀bẹ̀ wípé kí a parí àwọn ọ̀rọ̀ yìí, bí o bá ń ronú sí àwọn nǹkan tí ìyàwó rẹ sọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ àbí o ń ronú sí nǹkan tí ọkọ sọ tẹ́lẹ̀tẹ́lẹ̀, ọ̀rọ̀ yìí ò ní parí. O máa dá ẹ̀ṣẹ̀ jù bẹ́ẹ̀ lọ ni. Ìbínú yóò dé, àràn kan yóò dé, kí a máa nodì, kí a máa fẹ́ kí ara wa yóò dé, tàbí kí a máa rìn láàrin ilé gẹ́gẹ́ bí èkúsí ológbò yóò jẹ́ ìwà irú àwọn ènìyàn bẹ́ẹ̀. Ṣùgbọ́n bí o bá lé àwọn ọ̀rọ̀ wọ̀nyí jáde kúrò nínú ọkàn rẹ, bí o bá gba àwọn ọ̀rọ̀ èdè àìyedè nínú ọkàn rẹ, bí o bá gba ọ̀rọ̀ Ọlọ́run láàyè nínú ọkàn rẹ, ọ̀rọ̀ Ọlọ́run tí ó ní kí a dáríji ara wa, kí a fẹ́ràn ara wa, kí a tẹríba fún ọkọ, kí a tọ́jú ìyàwó wa, kí a tẹríba fún àwọn tí ó jù wá lọ, kí a ní ìrẹ̀lẹ̀ ẹnìkan sí ẹnìkejì. Bí ó bá jẹ́ ọ̀rọ̀ yìí ni a ń gbé yẹ̀wò ní ìgbà gbogbo, ọ̀rọ̀ rẹ ni mo pamọ́ lé àyà mi kí èmi kí ó má baà ṣẹ̀ sí ọ. Bí ó bá jẹ́ ọ̀rọ̀ yìí ni a ń ronú lé, a ó rí wípé ọ̀rọ̀ yìí yóò fún alágbára láti rin ìrìn òdodo àti láti rí wípé kò sí ìkórira, kò sí ẹ̀ṣẹ̀ ní ìgbésí ayé wa. Yẹ kí a wo Róòmù orí kẹwàá ẹsẹ̀ ìkẹjọ. Ṣùgbọ́n kí ló wí? Ọ̀rọ̀ náà wà létí ọ̀dọ̀ rẹ, lé ẹnu rẹ àti lé ọkàn rẹ. Èyí ni ọ̀rọ̀ ìgbàgbọ́ tí àwa ń wàásù. Ó ní ó yẹ kí ọ̀rọ̀ kí ó wà lé ọkàn wa, kí ó sì wà lé ẹnu wa. Ọ̀rọ̀ ìgbàgbọ́ tí àwa ń wàásù, gẹ́gẹ́ bí a bá ti ń gbọ́ ìwàásù, kò yẹ kí a jẹ́ kí ó gba etí ọ̀tún wọlé, kí ó gba ti òsì jáde. Ó yẹ kí a tò ó jọ sí ọkàn wa. Ọ̀rọ̀ ìgbàgbọ́ tí à ń wàásù, ọ̀rọ̀ ìgbàlà tí à ń wàásù, ọ̀rọ̀ ìyè àìnípẹkun tí à ń wàásù, ọ̀rọ̀ ìwà mímọ́ tí à ń wàásù, ó yẹ kí ó wà nínú ọkàn wa, ó yẹ kí ó wà lé ẹnu wa. Ọ̀rọ̀ tí a ń gbọ́ ní ọjọ́jọ́ ajé, ọ̀rọ̀ tí a ń gbọ́ ní ọjọ́bọ̀, ọ̀rọ̀ tí a ń gbọ́ ní ọjọ́ Àìkú, ọ̀rọ̀ tí a ti gbà sínú kásẹ́ẹ̀tì tí a ń gbọ́ ní ìgbà gbogbo, ó yẹ kí a tò wọ́n jọ sí ọkàn wa. Èyí ni yóò jẹ́ kí a gbé ìgbésí ayé òdodo, kí a sì máa rìn déédéé níwájú Olúwa, níwájú Ọlọ́run. Nínú Deuteronomy orí kẹjọ ẹsẹ̀ ìkẹta, ó sì rẹ̀ ọ́ sílẹ̀, ó sì

ṣe nípa gbogbo ọ̀rọ̀ tí ó ti ẹnu Olúwa jáde lé ènìyàn wà láàyè. Èyí jẹ́ wípé kìí ṣe orin Dáfídì nìkan ni ó yẹ kí a máa kà. Gbogbo ọ̀rọ̀ tí ó ti ẹnu Olúwa jáde. Àwọn ẹlòmíràn ní tiwọn, nǹkan tí wọ́n máa ń kà ní ìwé òwe. Wọ́n kìí ka nǹkan mìíràn, ìwé òwe. Wọ́n ní nítorí Sọlọ́mọ́nì tí ó kọ ìwé òwe yìí, òun ni Ọlọ́run fún ní ọgbọ́n. Ọgbọ́n tí a kò fún àwọn ènìyàn ṣáájú rẹ̀, tí a kò sì fún àwọn ẹlòmíràn lẹ́yìn tirẹ̀, yàtọ̀ sí Jésù Kristì, ọmọ bíbí Ọlọ́run nìkan ṣoṣo. Nítorí bẹ́ẹ̀, lóòrọ̀, lọ́sàn-án, lálẹ́, ìgbàkigbà tí wọ́n bá fẹ́ ka Bíbélì, ìwé òwe nìkan ni wọ́n ń kà. Àwọn ẹlòmíràn, nǹkan tí wọ́n ń kà ni àwọn bíi Samueli, àwọn bíi Chronicle, àwọn bíi Chronicle, àwọn bíi àwọn ìwé àwọn ọba. Wọ́n ní nítorí ọ̀pọ̀lọpọ̀ ìrírí ni ó wà nínú àwọn ìwé wọ̀nyí. Nítorí bẹ́ẹ̀ ni wọ́n ṣe ń ka àwọn ìwé bẹ́ẹ̀. Wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ ogun jíjà, ọ̀pọ̀lọpọ̀ ọgbọ́n mẹ̀bẹ́mẹ̀yẹ tí a fi jagun, tí a fi ṣẹ́gun ni ó wà nínú àwọn ìwé wọ̀nyí. Nítorí bẹ́ẹ̀, èyí nìkan ni àwọn máa ń kà. Àwọn ẹlòmíràn ní tiwọn, òfin mẹ́wàá tí ó wà nínú ìwé tí Mose kọ nínú Exodus àti Deuteronomy, èyí nìkan ni wọ́n máa ń kà ní tiwọn. Àwọn ẹlòmíràn tilẹ̀ sọ pé àwọn ò tilẹ̀ ní fi nǹkan wọ̀nyí ṣe. Àwọn ìwé wòlíì, nítorí pé àwọn wòlíì wọ̀nyí lè aṣí lójú láti mọ̀ kí ni ìfẹ́ Ọlọ́run, láti mọ̀ kí ni ìṣípayá tí wọ́n ní láti òkè wá. Nítorí bẹ́ẹ̀, Isaiah tàbí Ezekiel tàbí Jeremiah tàbí Daniel tàbí Hosea tàbí Joel ni àwọn máa ń kà ní tiwọn. Ṣùgbọ́n a ń sọ fún wa wípé gbogbo ọ̀rọ̀ tí ó ti ẹnu Olúwa jáde, èyí ni ó mú kí a wà láàyè. Àwọn ẹlòmíràn ò jẹ́mọ̀ wípé wọn kìí ka májẹ̀mú láéláé. Májẹ̀mú tuntun ni wọ́n máa ń kà ní tiwọn. Wọ́n máa ń fẹ́ wo ìgbésí ayé Jésù, ọ̀rọ̀ tí Jésù Kristì sọ, iṣẹ́ ìyanu tí ó ṣe. Wọ́n á tẹ̀lé lọ sí Galili níbi tí a ti ń kà á. Wọ́n á tẹ̀lé lọ sí Jericho níbi tí a ti ń kà á. Wọ́n á tẹ̀lé lọ sí Jerusalem níbi tí a ti ń kà á. Wọ́n kìí ka gbogbo ọ̀rọ̀ Ọlọ́run. Wọ́n á sọ wípé àwọn fẹ́ mọ̀ nípa Jésù sí. O mọ̀ wípé àti èyí tí a ń kà láti má jẹ̀mú láéláé, gbogbo wọn ni ó sọ nípa Jésù Kristì. Àwọn ẹlòmíràn á sọ wípé Jésù pàápàá ó sọ fún àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ wípé ọ̀pọ̀lọpọ̀ ni mo ní láti sọ tí n kò tíì sọ fún yín, nítorí ẹ kò tíì lè gbà wọ́n nísinsìnyí. Ṣùgbọ́n nígbà tí ẹ̀mí mímọ́ bá dé, yóò fi òye ohun gbogbo yé yín. Nítorí bẹ́ẹ̀, wọ́n mọ̀ wípé èpístélì wọ̀nyí tí a kọ, a kọ́ nípa ìmísí ẹ̀mí Ọlọ́run. Nípa bẹ́ẹ̀, èpístélì nìkan ni àwọn ń kà. Àwọn kìí ka nǹkan mìíràn. Àwọn ẹlòmíràn, ìwé ìfihàn nìkan ni wọ́n jókòó tí wọ́n ń kà, tí wọ́n ń yẹ̀wò. Wọ́n ní Jésù pàápàá ti sọ nípasẹ̀ áńgẹ́lì ni fún Jọ̀hánù wípé àwọn nǹkan wọ̀nyí ni ohun tí kò lè ṣaláìṣẹlẹ̀ ní lọ́ọ́lọ́ọ́. Nítorí bẹ́ẹ̀, èyí nìkan ni àwọn ń kà. Ṣùgbọ́n ohun tí Ọlọ́run jẹ́ kí ó di mọ̀ fún wa ni wípé kìí ṣe apá kan Bíbélì ni ó yẹ kí a máa kà ní ìgbà gbogbo. Ó yẹ kí a máa ka gbogbo Bíbélì. Ó ń sọ fún wa wípé bí kò ṣe nípa gbogbo ọ̀rọ̀, kìí ṣe májẹ̀mú láéláé nìkan, kìí ṣe májẹ̀mú tuntun nìkan. Gbogbo ọ̀rọ̀ tí ó ti ẹnu Olúwa jáde nípasẹ̀ báyìí ni a ó wà láàyè. Bí o bá wo bí a ṣe ń ṣe níhìn nínú ìjọ wa, o rí wípé bí a bá ń kọ́ ẹ̀kọ́ nínú Kólósè, bí a ṣe ń ṣe lé òní, bí a ti ń kọ́ ẹ̀kọ́ nínú Kólósè orí kẹta, ẹsẹ̀ ìkẹrìndínlógún àti ẹsẹ̀ ìkẹtàdínlógún, bẹ́ẹ̀ ni a ń lọ sínú májẹ̀mú tuntun. Bẹ́ẹ̀ ni a ń lọ sínú májẹ̀mú láéláé. Bẹ́ẹ̀ ni a ń lọ káàkiri sí àwọn ọ̀rọ̀ tí a ti pèsè sílẹ̀ fún wa láti ọ̀dọ̀ Ọlọ́run wá. Báyìí ni Ọlọ́run fẹ́ kí a ṣe. Bí a bá ti ń kọ́ ẹ̀kọ́ ní apá kan, a ó tún máa fi àwọn apá mìíràn nínú Bíbélì, a ó fi máa díwọ̀n wọn, a ó fi máa ṣe àlàyé wọn, a ó fi máa ṣe ìtumọ̀ wọn, kí ohun gbogbo tí ó ti ẹnu Ọlọ́run wá kí ó ba lè jẹ́ àǹfààní fún ẹnì kọ̀ọ̀kan wa. Yẹ kí a wo Jóòbù orí 23, ẹsẹ 12. Jóòbù orí 23, ẹsẹ 12. Bẹ́ẹ̀ni, èmi kò padà sẹ́yìn kúrò nínú òfin ẹnu rẹ̀. Èmi pa ọ̀rọ̀ ẹnu rẹ̀ mọ́ ju òfin inú mi lọ. Bí a bá ń sọ nípa òfin ti inú, ìwọ tí o bá jẹ́ ẹni tí ó gbọ́ Yorùbá dáradára, o mọ̀ wípé a ń sọ nípa ohun jíjẹ. Bí ẹnìkan bá, bí o bá ń fẹ́ bẹ ẹnìkan níṣẹ́, bí o bá sọ wípé
jọ je kin lo toju ofin tinu mi na bi o ba so pe ki lo nso fun mi a so we pe o ki se omo ka ro ojire ni ohun ti mo so ni pe mo fe lo jeun we pe ofin nu fa mi ofin nu so we pe nisisin mu lati dawo gbogbo duro kin lo mu ofin tinu se e ni we pe ki o lo jeun bi o ba ka yi ohun ti o so ni we pe emi pa oro re oro enu re mo ju ounje ti o se pataki fun mi mo pa ofin olorun mo ju ounje lo ohun ti a so yi o je ohun ti o se pataki popo o ye ki a mo we pe ounje ti ara ikan oro olorun ti emi ikan awon elomiran ti oro yi ti ye dara dara won ma nso fun a we pe lai si oro olorun ko si ounje aaro e ni wo pe ki won ki o to jeun laaro ohun ti won o koko se ni pe won o ni akoko idakeje akoko ti won o ka oro olorun akoko ti won o gbadura nitori pe won fe lati je ki oro olorun ki o wa ni akoko awon elomiran won ma nse ju bayi lo awon elomiran ti won ma nse ni we pe awon cassette ti ati ni sile ti ati waasu oro olorun sile bi won ba njeun yala looro tabi losan tabi lale won fi cassette yi won fi sibe bi won tin jeun ti won bo ara be ni won tun bo emi pelu ounje ye pelu oro olorun awon elomiran o sese ki o je pe bibeli ti ati ka ni ede yoruba ni won wa si odo awon ti won ba wa toju cassette ni won wa ra awon cassette won yi ki o ba le je wepe boya won we ni ile iwe tabi won jeun won a fi awon cassette yi sinu ibi ti kini yo ti ma jade ki won ki o ba le ma gbo oro olorun ni igba gbogbo awon arakunrin wa awon arabirin wa ti o ti se be ti o je wepe laaro won ni akoko idakeje won ka bibeli won agbadura bi won jeun won a fi cassette oro olorun won a fi si ibi ti won ti le ma gbo cassette yi bi won we lowo won se be iru awon won ni ari pe won di alagbara awon ni won di akoni ninu igbagbo awon ni won di ajagun segun ni irin ajo wa bi a tin lo si orun sugbon awon ti ko le se be awon ti won je ole awon ti won ki ka bibeli awon ti won o ti e mo majemu ti tin yato si majemu lai lai gbogbo idanwo ti won wa lati owo esu ni o bi won sobo nitori be e je ki oro kristi ki o ma gbe inu yin le opolopo bawo ni eyi yo seseese o marun ni ikini ki a ka oro olorun ikeji ki a gbo oro olorun iketa ki a ri wipe a nlakaka lati ni oye ohun ti a nka ninu oro olorun ikerin ki a ri wipe a nsasaro ninu oro olorun ikarun ki a ri wipe ohun ti a nka ohun ti a ngbo ohun ti a ni oye re ohun ti a nsasaro ninu re a mu si se bi a ba nse be a o ri we pe a o di alagbara ninu olorun je ki a pada lo si kolose ori keta ese ikerindinlogun ki a ri we pe oro olorun ti a nso nipa re yi o nso ni di ologbon o n fun wa ni ogbon ogbon ti emi wo kolose ori keta ese ikerindinlogun e je ki oro kristi ki o ma gbe inu yin le opolopo ninu ọgbọ́n gbogbo nínú ọgbọ́n gbogbo ọ̀rọ̀ ọlọ́run ni máa fúnni lé ọgbọ́n jẹ́ kí a wò ó bí ọ̀rọ̀ ọlọ́run ṣe máa fúnni lé ọgbọ́n nínú tímótì kejì orí kẹta ẹsẹ̀ kẹẹ̀ẹ́dógún àti pé láti ìgbà ọmọdé ni ìwọ ti mọ ìwé mímọ́ tí ó lè sọ ọ́ di ọlọ́gbọ́n sí ìgbàlà ọlọ́gbọ́n sí ìgbàlà nípasẹ̀ ìgbàgbọ́ nínú kristi jésù ọ̀rọ̀ ọlọ́run ni jẹ́ kí a mọ ọ̀nà ìgbàlà ọ̀rọ̀ ọlọ́run ni ó jẹ́ kí ó yé wa wípé gbogbo ènìyàn ni ó ṣàtìṣẹ̀ tí ó sì ti kùnà ògo ọlọ́run ọ̀rọ̀ ọlọ́run ni ó jẹ́ kí a mọ̀ wípé gbogbo ẹni tí a bí láti inú obìnrin ẹlẹ́ṣẹ̀ ni ọ̀rọ̀ ọlọ́run ni ó jẹ́ kí a mọ̀ wípé a bí wa nínú ẹ̀ṣẹ̀ a mu ẹ̀ṣẹ̀ gẹ́gẹ́ bí ẹni momi a ń jẹ ẹ̀ṣẹ̀ gẹ́gẹ́ bí ẹni jẹun tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ọ̀rọ̀ ọlọ́run ni ó jẹ́ kí a mọ̀ wípé àwọn ìràwọ̀ pàápàá wọn kò mọ̀ wọn kò pé níwájú ọlọ́run kí a má tó sọ nípa ọkùnrin nípa ẹnikẹ́ni tí a bí nínú obìnrin nípa bẹ́ẹ̀ ni a fi mọ̀ wípé ọ̀rọ̀ ọlọ́run jẹ́ kí a mọ̀ wípé ẹlẹ́ṣẹ̀ ni ẹnìkọ̀ọ̀kan wa ni a ti jẹ́ láti àkókò ìbí wa
kese bẹ nikan olodun ni o je ki amo ni o fun ani ogbon lati ri wepe aba ati gbogbo wa fun talaka eyi ko fun ani igbala wepe ko si onkun ti a le se nipa ise ododo ara wa wepe a o le ni igbala olodun ni o je ki amo wepe wo odo agotan olorun eni ti o ko ese ara aye lo ati pe o pe oruko re ni jesu nitori ohun ni o gba awon eniyan re la kuro ninu ese won olodun ni o je ki amo wepe bi aba wo odo agotan olorun bi aba ko ese wa sile bi aba je wo ese wa bi aba si kon won sile bi aba ro mo jesu christi ti a si gba ise ori igi agbelebo gbo fun eni kokan wa wepe a o ni igbala oro olodun ni o so wa di ologbon si igbala nipase igbagbo ninu jesu ki se be nikan oro olorun ni o je ki a mo wepe ogbon ti a nso nipa re ti a le ni ninu olorun wipe ogbon yi yo je ki a bori esu yo je ki a bori ese yo je ki a bori awon ti o nse ninu ni bini se wa se mo wepe lakoko jesu christi ngba ti awon ota ti won wa ti won fe ka oro mo lenu ti won fe fi won idekun ti won fe fi mu oro ti o nso ni won fi nso wepe a ko ri ologbon enikeni ko soro bi eyi ri ohun papa se ti fun ani ileri wepe bi abatele ohun ti a tin je ki oro ohun ki o wa ninu okan wa wepe ohun o fun wa ni ogbon ti awon ota wa awon tin se lodi si wa ati awon tin se nu ni bini si wa ti won ki yo le fi bori e wa oluko ori kokan le logun ese ike dogun luko ori kokan le logun ese ike dogun nitori ti emi o fun yin li enu ati ogbon ti gbogbo awon ota yin ki yo le soro odi si ti won ki yo si le ko loju bi oro jesu christi bi o ba wa ninu okan wa bi o ba wa ninu emi wa ti a to won jo ti o kan aya wa a ri wepe ni akoko inu ni bini bi awon ota ti le dide si wa oro yi ni yo fun ani ogbon ogbon olorun yo si je ki a le bori awon eniyan wonyi worin dafidi ori ogofa dinkan orin dafidi ori ogofa dinkan ese ogorun din meji ati ese ogorun dinkan nipa ase re iwo mu mi gbon ju awon ota mi lo nitori ti o wa nitori ti o wa pelu mi lai lai ni ese ogorun dinkan emi ni iye ju ninu ju gbogbo awon oluko mi lo nitori pe eri re ni isaro mi nitori be oro olorun ni o fun ani ogbon o je ki a gbon ju awon ota wa lo o je ki a gbon ju awon tin se nu ni bini se wa o je ki a gbon ju awon ti o ti le ngbiyanju lati ma fun wa ni imo ti won tabi aba ti won nitori be o ye ki oro olorun ki o kun inu okan wa ki a to won jo si o kan aya wa ki o ba le fun wa ni ogbon sugbon ogbon ti a nso nipa re ki se ogbon ti aye ki se ogbon ti awon eleran ara ti won ni emi olorun a nso nipa ogbon ti emi eti o tun iwa wa se eti o je ki a mo bi ati rin bi ati soro ati iwa ti a hu gege bi onigbagbo je ki a wo Deuteronomy ori kerin ese ikarun ati ikefa Deuteronomy ori kerin ese ikarun ati ikefa wo emi ti ko yin ni ilana ati idajo bi Oluwa Olorun mi ti pase fun mi pe ki eyin ki o le ma se be ni ile na nibi ti eyin lo lati gba nitori na e pa won mo ke si ma se won nitori pe eyi le ogbon yin oro Olorun ni ogbon wa ki se itan aroso ki se itan lati odo awon keferi ki se awon owe ibile sugbon oro Olorun ni ogbon wa oro Olorun ni yo fun wa ni ogbon ati oye
láti mọ bí a ti rìn bí a ti ṣe bí a ti jẹun bí a ti gbé ẹbí dúró àti bí a ti tọjú ẹbí ọ̀rọ̀ ọlọ́run ni ó máa dà wá lóye irú ìwà tí ó yẹ kí onígbàgbọ́ hù ìrìn tí ó yẹ kí onígbàgbọ́ kí ó rìn ọ̀rọ̀ ọlọ́run ni fúnni lé ọgbọ́n nínú jákọ́bù orí kẹta jákọ́bù orí kẹta ẹsẹ̀ ìkẹtàdínlógún àti ẹsẹ̀ ìkejìdínlógún ṣùgbọ́n ọgbọ́n tí ó ti òkè wá àkọ́ mọ́ a sì ní àlàáfíà a ní ìpamọ́ra kìí sì ṣòro láti bẹ̀ a kún fún àánú àti fún èso rere lé àìsí ègbè àti lé àìsí àgàbàgebè èso òdodo lé à ń gbìn lé àlàáfíà fún àwọn tí ń ṣiṣẹ́ àlàáfíà bí a bá rí ẹnikẹ́ni tí ó sọ wípé òun gbọ́n ṣùgbọ́n tí kò sí ní ìwà mímọ́ èyí tí ìṣe ọgbọ́n ọlọ́run nítorí ọgbọ́n tí ó ti òkè wá àkọ́kọ́ mọ́ ohun àkọ́kọ́ tí a mọ̀ nípa ọgbọ́n tí ó ti òkè wá ni wípé a jẹ́ kí a ní ìwà mímọ́ ìwà òdodo a jẹ́ kí a máa rìn déédé ẹni tí ó bá ní ọgbọ́n àtòkè wá kìí ṣe ọgbọ́n oníkópani ọgbọ́n alágídí ọgbọ́n ajínilẹ́sẹ̀ ọgbọ́n ẹni tí ó lè jalè ṣùgbọ́n tí ohun gbogbo tí ó mú láti inú ọjà wa ó ṣeéṣe kí a máa rí ọgbọ́n tí ó ti òkè wá ó jẹ́ ọgbọ́n tí jẹ́ kí a wà ní ìwà mímọ́ àkọ́kọ́ mọ́ kìí ṣe bẹ́ẹ̀ nìkan a sì ní àlàáfíà ẹni tí ó bá sọ wípé òun jẹ́ ọlọ́gbọ́n ṣùgbọ́n tí kò lè pa àlàáfíà inú ẹbí mọ́ tí kò lè pa àlàáfíà mọ́ nínú ìjọ tí kò lè pa àlàáfíà mọ́ nínú láàrin àwọn ọ̀rẹ́ èyí kìí ṣe ọgbọ́n ọlọ́run ẹni tí ó bá sọ wípé òun ní ọgbọ́n ṣùgbọ́n tí ó ń kọ ẹ̀yìn ọ̀rẹ́ sí ọ̀rẹ́ tí ó ń da ilé onílé tí ó ń dàárú ẹni tí ó sọ wípé òun ní ọgbọ́n ṣùgbọ́n tí ó ń bí ìyàwó rẹ̀ nínú ní ìgbà gbogbo èyí kìí ṣe ọgbọ́n àtòkè wá ọgbọ́n tí ó ti òkè wá a máa fúnni ní àlàáfíà a ní ìpamọ́ra ẹni tí ó sọ wípé òun ní ọgbọ́n ṣùgbọ́n tí kò ní ìfaradà tí kò ní ìpamọ́ra èyí kìí ṣe ọgbọ́n tí ó ti òkè wá kìí ṣòro láti bẹ̀ ẹlòmíràn a sọ wípé òun ní ọgbọ́n bí a bá ṣẹ̀ kìí gbẹ̀bẹ̀ irú ẹni bẹ́ẹ̀ kìí ṣe ẹni tí ó ní ọgbọ́n ọlọ́run a kún fún àánú àti fún èso rere lé àìsí ègbè lé àìsí àgàbàgebè ohun tí a pè ní ègbè níhìn ni wípé kìí gbé ẹlẹ́ṣẹ̀ sí aláìṣẹ̀ kìí ṣe ẹni tí ó jẹ́ ojúsàájú ènìyàn ṣùgbọ́n láìsí ègbè àti láìsí àgàbàgebè irú ẹni bẹ́ẹ̀ a ní èso òdodo a ní àlàáfíà èyí ni ọgbọ́n ọlọ́run èyí ni a fi ń sọ wípé ọgbọ́n ọlọ́run á jẹ́ kí a mọ ìwà hù á jẹ́ kí a mọ bí onígbàgbọ́ bí a ṣe ń rìn àti ohun tí ó yẹ kí onígbàgbọ́ kí ó máa ṣe wo éfésù orí karùn-ún kí a wo iṣẹ́ tí ọgbọ́n ọlọ́run ṣe ní ìgbésí ayé wa éfésù orí karùn-ún láti ẹsẹ̀ ìkẹẹ̀ẹ́dógún nítorí náà ẹ kíyèsí láti máa rìn ní ìwà pípé kí kìí ṣe bí aláìlọ́gbọ́n ṣùgbọ́n bí àwọn ọlọ́gbọ́n bí a bá jẹ́ ọlọ́gbọ́n a ó wà ní ìwà pípé a ó rìn ìrìn òdodo a ó ní àmúyẹ tí múni lọ sí ọ̀run àmúyẹ tí sì múni lọ sí ọ̀run ni ìwà mímọ́ láìsí ìwà mímọ́ kò sí ẹni tí yóò lè rí ọlọ́run ẹsẹ̀ ìkẹrìndínlógún ẹ máa ra ìgbà padà nítorí gbogbo olè àwọn ọjọ́ ohun tí a ń sọ ni wípé ẹni tí ó bá ní ọgbọ́n ọlọ́run tí ó ní ọ̀rọ̀ ọlọ́run kì yóò máa fi àkókò ṣòfò a ń fi àkókò ṣòfò bí a bá ń lọ sí ilé ijó bí a bá ń lọ sí ilé sinimá bí a bá ń lọ sí ilé tẹ́tẹ́ a ń fi àkókò ṣòfò ni àkókò tí ó yẹ kí a fi ka bíbélì àkókò tí ó yẹ kí a fi tọ́jú ẹbí àkókò tí ó yẹ kí a wà lé ẹnu iṣẹ́ àkókò tí ó yẹ kí a máa ṣe ìjèrè ọkàn àfi ń ta tẹ́tẹ́ irú ẹni bẹ́ẹ̀ kìí ṣe ẹni tí ó jẹ́ ọlọ́gbọ́n a máa ra ìgbà padà nítorí búburú lè àwọn ọjọ́ nítorí náà ẹ má ṣe jẹ́ aláìlóye aláìlọ́gbọ́n ṣùgbọ́n ẹ máa mòye ohun tí ìfẹ́ olúwa já sí ẹni tí ó bá jẹ́ ọlọ́gbọ́n yóò máa mòye ohun tí ó jẹ́ ìfẹ́ ọlọ́run
ohun ti Ọlọ́run fẹ́ kí a ṣe ẹsẹ̀ ìkejì dínlógún ẹ má sì ṣe mu wáìnì lé àmupara èyí nínú èyí tí rúdurùdu wà ṣùgbọ́n ẹkún fún ẹ̀mí rántí wípé àwọn nǹkan yìí ni a ń sọ nípa ọgbọ́n Ọlọ́run ẹni tí ó bá jẹ́ ọ̀mùtí tí ó ń kún fún ọtí wáìnì nígbà gbogbo ó di aláìlọ́gbọ́n ẹ sì máa bá ara yín sọ̀rọ̀ nínú sáàmù nínú orin ìyìn àti orin ẹ̀mí ẹ máa kọrin kí ẹ sì máa kọrin dídùn lé ọkàn yín sí olúwa ẹ máa dúpẹ́ nígbà gbogbo fún gbogbo nínú ọlọ́run lọ́wọ́ ọlọ́run àní bàbá lé orúkọ jésù kristi olúwa wá ẹ máa tẹríba fún ara yín nínú ìbẹ̀rù ọlọ́run àwọn nǹkan wọ̀nyí ni ìṣe àwọn ọlọ́gbọ́n ọlọ́gbọ́n nípa ti ẹ̀mí wò ó nínú kólósè orí kẹta ẹsẹ ìkẹrìndínlógún ẹ jẹ́ kí ọ̀rọ̀ ọlọ́run ọ̀rọ̀ kristi máa gbé inú yín lé ọ̀pọ̀lọpọ̀ nínú ọgbọ́n gbogbo kí ni ọgbọ́n yìí kí ni yóò ṣe ní ìgbésí ayé wa kí ẹ máa kọ́ kí ẹ sì máa gba ara yín níyànjú bí a bá ní ọgbọ́n ọlọ́run a ó máa kọ́ àwọn ẹni tí kò mọ ẹ̀kọ́ ọ̀rọ̀ ọlọ́run tó wa ṣé o ti mọ̀ nípa àtúnṣe ó kọ́ àwọn ẹlòmíràn bí o bá ní ọgbọ́n ọlọ́run ṣé o ti mọ̀ nípa ìgbàlà ó kọ́ àwọn ẹlòmíràn bí o bá ní ọgbọ́n ọlọ́run ṣé o ti mọ̀ nípa bí a ti wọṣọ gẹ́gẹ́ bí onígbàgbọ́ bí a ti sọ̀rọ̀ gẹ́gẹ́ bí onígbàgbọ́ ṣé o mọ̀ nípa bí a ti gbé ilé dúró lórí ọ̀rọ̀ ọlọ́run àwa obìnrin tí a ti lóye bí a ti ń tọ́jú ọkọ bí a ti ń tọ́jú ọmọ bí a bá ní ọgbọ́n ọlọ́run a ó kọ́ àwọn tí ó ṣẹ̀ṣẹ̀ ṣe ìgbéyàwó kí àwọn pàápàá kí ó ba lè mọ bí ilé ti tòrò àwa tí a jẹ́ ọkùnrin bí a bá ní ọgbọ́n ọlọ́run tí a sì ti gbéyàwó fún ọjọ́ pípẹ́ díẹ̀ a ó kọ́ àwọn tí wọ́n ṣẹ̀ṣẹ̀ gbéyàwó a ó máa gbà wọ́n ní ìyànjú èyí ni ọgbọ́n ọlọ́run ó ní a ó máa kọ́ ara wa a ó sì máa gba ara wa ní ìyànjú nínú sáàmù àti orin ìyìn àti orin ẹ̀mí ẹ máa fi oore ọ̀fẹ́ kọrin lé ọkàn yín sí olúwa a rí àwọn ẹlòmíràn bí a bá wà nínú ilé ìsìn wọn ó kà wọ́n gbéra bí a bá ń kọrin bí a bá ní ọgbọ́n ọlọ́run a ó máa kọ orin láti inú ọkàn wa jáde sí olúwa orin ìyìn orin ẹ̀mí orin tí ó ní ìtumọ̀ orin tí gbéni dúró orin tí múni tẹ̀síwájú nínú ọ̀nà ìhìn rere yìí ni a ó máa kọ bí a bá rí ẹnikẹ́ni tí ń kọ orin ayé orin tí kìí ṣe orin ẹ̀mí orin tí kìí gbéni dúró orin tí ń tún fa ọkàn wá padà sínú ayé àti ijó tí ń fa ọkàn padà sínú ayé èyí kìí ṣe pẹ̀lú ọgbọ́n ọlọ́run ṣùgbọ́n kí ọ̀rọ̀ kristi kí ó máa gbé inú yín lé ọ̀pọ̀lọpọ̀ lé ọgbọ́n gbogbo kí a máa kọ́ kí ẹ sì máa gbara yín níyànjú nínú sáàmù èyí ni orin dáfídì tàbí nínú orin ìyìn àti orin ẹ̀mí àti kí ẹ máa fi oore ọ̀fẹ́ kọrin lé ọkàn yín sí olúwa ìkẹta ó wà nínú ẹsẹ ìkẹtàdínlógún ìpinnu tí ó wà lẹ́yìn àwọn ìṣe wa ohun tí ó yẹ kí ó jẹ́ ìpìlẹ̀ fún àwọn gbogbo tí à ń ṣe ó ní ohunkóhun tí ẹ̀yìn bá sì ń ṣe lé ọ̀rọ̀ tàbí ní ìṣe ẹ máa ṣe gbogbo wọn ní orúkọ jésù olúwa ẹ máa fi ọpẹ́ fún ọlọ́run bàbá nípasẹ̀ rẹ̀ ohunkóhun tí ẹ̀yìn bá sì ń ṣe ní ilé tàbí ilé òde láàrin ẹbí tàbí láàrin àwọn ọ̀rẹ́ ohunkóhun tí ẹ̀yìn bá sì ń ṣe láàrin àwọn onígbàgbọ́ tàbí láàrin àwọn aláìgbàgbọ́ ohunkóhun tí ẹ̀yìn bá sì ń ṣe ní ibi iṣẹ́ tàbí ní inú ìjọ ohunkóhun tí ẹ̀yìn bá sì ń ṣe nígbà tí a wà láàrin àwọn aláìgbàgbọ́ tàbí nígbà tí a wà láàrin àwọn onígbàgbọ́ ohunkóhun tí ẹ̀yìn bá sì ń ṣe ìbáàjẹ́ láàrin ọ̀sẹ̀ tàbí ní ọjọ́ ìsinmi ohunkóhun tí ẹ̀yìn bá sì ń ṣe ẹ máa ṣe é gẹ́gẹ́ bí fún ògo ọlọ́run àti kí a máa ṣe ní orúkọ jésù olúwa wa èyí ni ìpinnu tí ó yẹ kí ó wà nínú ẹnì kọ̀ọ̀kan wa ìgbésí ayé tí kò ní irú ìpinnu báyìí ó dàbí ènìyàn tí kò ní ọpọlọ bí a bá rí ènìyàn kan tí kò ní ọpọlọ kò mọ àkókò àti jókòó àkókò àti dìde àkókò àti jẹun àkókò bí a ti wọṣọ bí a ti rìn bí a ṣe ṣe nǹkan pẹ̀ bí ọmọlúwàbí kò mọ irú nǹkan bẹ́ẹ̀ irú ẹni tí ó ń gbé ìgbésí ayé rẹ̀ láì ní ìpinnu kí a kà nínú ẹsẹ̀ ìkẹtàdínlógún yìí ó dàbí ọkọ̀ ojú omi tí kò ní ìtọ́kọ̀ tàbí ó dàbí mọ́tò ayọ́kẹ́lẹ́ ṣùgbọ́n tí kò ní atukọ̀
o dabi ile ti ko ni ipile o dabi awon akeko sugbon ti ko si oloko o dabi awon omo ogun sugbon ti ko ni balogun o ye ki a mo we pe igbese aye wa bi aba fe de ibute rere o ye ki a mo we pe igbese aye wa ni lati ni ipinu ipinu kan yi ni o si se pataki we pe ohun kohun ti eyin ba nse ni oro tabi ni ise ki a ma se gbogbo won ni oruko Jesu Christ Oluwa wese keta le logun ohun kohun ti eyin ba si nse e ma fi tokan tokan se gege bi fun Oluwa ki se fun eniyan ninu Corinthians kini ori kewa Corinthians kini ori kewa ese ikokan le logbon nitori na bi eyin ba nje tabi bi eyin ba mu tabi ohun kohun ti eyin ba nse ohun kohun ti eyin ba nse e ma se gbogbo won fun ogo Olorun e ni o ye ki o je ipinu enikokan wa we pe ohun gbogbo ti a nse ni oro ni ise ni irin ni bikibi ni akoko kakoko yala ni ibere odun tabi ni opin odun tabi ni arin odun ninu ijo tabi ni bikibi ti a ba ti ba ara wa ogo Olorun ni o ye ki o ma je ilepa wa ki se wi pe ki a ma fe tabi ki a ma gberaga tabi ki a ma gbe ara wa soke bi o ba je wi pe ohun ti a nse lati fe a nse lati gbe ara wa soke e ki se ife Olorun iru nkan be yo mu ese lowo ni waju Olowa sugbon ohun kohun ti a nse ni ibikibi ni akoko kakoko ni igba ki igba o ye ki a mo wi pe ohun gbogbo ti a nse wonyi won wa fun ogo Olorun ni kan soso e je ki a dede duro ki a ba Olorun soro ati gbo oro Olorun loni ipinu wo lo mu se o fe ma to oro Olorun jo sinu okan re o fe ma ka nigba gbogbo o fe ma je gege be ni jeun o fe ma ri wi pe oro Olorun wa ninu okan re o si fun o ni ogbon ki o je ki o ma rin ki o ma se gege bi eko oro Olorun o si fun ni igbala o bo lowo ese o rin dede o rin ni iwa mimo ki o ba le ni ohun amoye ki mo ni lo si orun o si re pe ipinu yi lati ma wa lati ma gbe fun ogo Olorun ni kan soso ni o wa ni igbese aye re gbadura so fun Olorun ki o ba le fun o ni ogbon ti o ye ore ofe ti o ye ki oro Olorun ki o ba le je ajemonu fun o ki oro Olorun ki o ba le ma so ni igba gbogbo so fun Olorun bi o ti re wo pe o ti je alapara tele tele o ti je apara ati ma ka oro Olorun ni igba gbogbo ati ma gbo oro Olorun ni igba gbogbo mu ipinu loni wi pe gbogbo awon ijapara wonyi o mo ko ni igbese aye re ati lati sinsin lo o ri we pe o rin o se fun ogo Olorun gege bi ikoni oro Olorun ni kan soso Thank you.

kí a tó di onígbàgbọ́ a kì í fẹ́ dárí jẹ ẹnikẹ́ni. A ó sọ wípé títí ọ fi kú kò sẹ́n tí ó lè parí ìjà láàrin àwa àti lágbájá. Ó ní ṣùgbọ́n kí a farabalẹ̀ kí a jọ̀wọ́ ara wa fún ìfẹ́ Ọlọ́run. Àwa ẹni tí ó jẹ ẹlẹ́ran ara ó máa ń fẹ́ láti gbèjà ara rẹ̀, ó máa ń fẹ́ láti gbẹ̀san, ó máa ń fẹ́ láti sọ pé lágbájá ó sọ òkòlùmí, èmi náà láti sọ òkúta sí i padà. Ó nígbà tí a ti di ọmọ Ọlọ́run nísinsìnyí a ò lè ṣe bẹ́ẹ̀ mọ́. Èyí ni wípé kí a fi ọ̀rọ̀ wa kí a fi lé Ọlọ́run lọ́wọ́, kí a jẹ́ kí ó jẹ́ wípé Ọlọ́run ni yóò gbèjà wa, kí ó má jẹ́ wípé àwa la tún jà láti gbèjà ara wa. Èyí ni ọmọ Ọlọ́run kì í ṣe lọ sílé ẹjọ́, èyí ni ọmọ Ọlọ́run kì í ṣe kọ ìyàwó rẹ̀ sílẹ̀, èyí ni ọmọ Ọlọ́run kì í ṣe sọ wípé ọmọ yìí ó jẹ́ ọmọ ìpáǹle nínú ilé. Nítorí bẹ́ẹ̀ mo láti fi hàn, mo láti jẹ́ níyà dáadáa kí n tì í mọ́ta. Ọmọ Ọlọ́run kì í ṣe irú nǹkan bẹ́ẹ̀. Ìfẹ́ ni a fi ń bá ènìyàn lò. Ṣé o mọ̀ wípé Ọlọ́run fẹ́ wa? Ìfẹ́ tí Ọlọ́run ti fi hàn fún wa òun ni ó yẹ kí a fi hàn fún àwọn ẹlòmíràn. O Jákọ́bù orí kẹrin, Jákọ́bù orí kẹrin láti ẹsẹ̀ ìkeje. Nítorí náà ẹ tẹríba fún Ọlọ́run, ẹ kọ ojú ìjà sí èṣù, òun ó sì sá kúrò lọ́dọ̀ yín. Nǹkan méjì ni a ń sọ níhìn-ín. Ìkíní, ẹ tẹríba fún Ọlọ́run. Ìkejì, ẹ kọjú ìjà sí èṣù. Bí kì í bá ṣe wípé a gbé ìṣísẹ̀ kíní kì yóò ṣeé ṣe láti gbé ìṣísẹ̀ kejì. Bí kì í bá ṣe wípé a tẹríba fún Ọlọ́run kì yóò lè ṣeé ṣe fún wa láti kọ ojú ìjà sí èṣù. Èyí ni ọ̀pọ̀lọpọ̀ ni wọn ò fi ní ìṣẹ́gun ní ìgbésí ayé wọn. Wọn ò lè ṣẹ́gun ẹ̀ṣẹ̀, wọn ò lè ṣẹ́gun àrùn, wọn ò lè ṣẹ́gun èṣù, wọn ò lè kọjú ìjà sí èṣù nítorí wípé wọn ò tẹríba fún Ọlọ́run. Wọ́n ṣá ọ̀rọ̀ Ọlọ́run tì nígbà tí Ọlọ́run sọ fún wa wípé ẹnìkan tí ó ṣẹ̀ ọ nì wípé kí o dáríjì. Bó bá tẹríba fún Ọlọ́run ó sọ wípé Ọlọ́run ní tòótọ́ ni nǹkan yìí dùn mí, ṣùgbọ́n nítorí tìrẹ mo dáríjì ẹni yìí. Ṣé àwa tí a wá láti ilẹ̀ Yorùbá a mọ̀ wípé bí ìjà bá wà láàrin ọkọ àti aya, bí bàbá tí ó dàgbà jù nínú agboolé bí ó bá pe ọkọ yìí àti ìyàwó rẹ̀, ohun tí wọ́n máa ń sọ ni wípé bí wọ́n bá ro ẹjọ́ sílẹ̀ ọkọ àròjọ ìyàwó náà àròjọ. Bí ìyàwó bí ó bá fẹ́ sọ̀rọ̀ nígbà tí ọkọ ń sọ̀rọ̀ bàbá ìyá sọ pé pa inú rẹ mọ́. Bàbá tí ó dàgbà tó hiwú lórí bó bá tilẹ̀ sọ pé pa inú rẹ mọ́ jẹ́ ni ìyàwó ló máa dákẹ́. Àwa tí a lè bọ̀wọ̀ fún àwọn àgbàlagbà bẹ́ẹ̀ ní ìdílé wa a ò ṣe lè bọ̀wọ̀ fún Ọlọ́run. Bí o bá jẹ́ ẹni tó máa ń sọ̀rọ̀ púpọ̀ pẹ̀lú ọkọ rẹ tó jẹ́ wípé èyí ni ó máa ń fa èdè àìyedè láàrin ìwà àti ọkọ rẹ, ṣùgbọ́n tí Ọlọ́run sọ wípé gbéjẹ dákẹ́ panumọ́. Àwa tí a ń gbọ́ràn sí àwọn ènìyàn lásán bíi tiwa tó hiwú lórí, kí ni dé tí a ò lè gbọ́ràn sí Ọlọ́run lẹ́nu? Tàbí bí wọ́n bá rojọ́ sílẹ̀ bí ọkọ yìí bá sọ wípé kò sí ṣíṣe kò sáìṣe obìnrin yìí ó ní láti lọ ni, tí obìnrin yìí kúnlẹ̀ tí ó sọ pé rárá ó fa àkíkọ́rí wípé òun ò gbẹ́ ẹ̀bẹ̀. Bí bàbá yìí bá sọ wípé ọmọkùnrin dáríji ìyàwó rẹ, mú ìyàwó rẹ padà lọ sílé nítorí bàbá ti sọ bẹ́ẹ̀. Àwọn tí ó sì wà ní ìdílé sọ pé o gbọ́dọ̀ kọ̀rọ̀ sí bàbá lẹ́nu o, gbọ́dọ̀ kọ̀rọ̀ sí bàbá lẹ́nu o, bàbá ti ní kó dáríji ìyàwó rẹ o. A máa rí wípé irú ènìyàn bẹ́ẹ̀ a sọ bí ò bá jẹ́ ti bàbá ni bá lé ẹ jáde, ṣùgbọ́n nítorí ti bàbá màá dáríji ẹ. Bàbá wa ti ń bẹ Ọlọ́run ńkọ tó kọ sílẹ̀ gàdàgbà gádágbá tó fi yé wa dáadára wípé a ò gbọ́dọ̀ kọ ìyàwó wa sílẹ̀. Ìwọ tó ń gbọ́ràn sí bàbá tó wà nínú ayé lẹ́nu o lè gbọ́ràn sí bàbá wa ti ń bẹ lé ọ̀run lẹ́nu, o lè sọ wípé ẹ̀ṣẹ̀ tí ìyàwó ṣẹ̀ mí ó dùn mí ré kọjá, ṣùgbọ́n nítorí pé bàbá wa ti ń bẹ lé ọ̀run ó ti ní kí n dáríjì, ó ti ní kí n gbójú fo àwọn nǹkan wọ̀nyí dá. Nítorí bẹ́ẹ̀ wọn ó dáríjì, èyí jẹ́ wípé a jọ̀wọ́ ara wa fún Ọlọ́run wípé ohun tó bá fẹ́ la ó ṣe, ibi tó bá fẹ́ la ó lọ, èyí tó bá fẹ́ la ó sọ. Èyí ni pé à ń gbọ́ràn, a kì í ṣe ọlọ̀tẹ̀ níwájú Olúwa. Nítorí bẹ́ẹ̀ ó yẹ kí a lè gbọ́ràn sí Olúwa. Ó ní kí a tẹríba fún Ọlọ́run, kí a sì kọjú ìjà sí èṣù wípé yóò sá fún wa. Gbogbo àwọn ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run tí ó ti ń kọ́ wa, Ọlọ́run fẹ́ kí a tẹríba, Ọlọ́run fẹ́ kí a gbọ́ràn. Ó sì ń pè wá lónìí lẹ́ẹ̀kan sí i wípé kí a tẹríba, kí a gbọ́ràn. Jẹ́ kí a dìde dúró, kí a bá Ọlọ́run sọ̀rọ̀, kí a sọ fún wípé bí ohun tó ń sọ bó tilẹ̀ ṣòro fún wa, bí ohun tó ń sọ bí ò tilẹ̀ yé wa púpọ̀ púpọ̀, ṣùgbọ́n nígbà tí a ti mọ̀ wípé ọ̀rọ̀ Ọlọ́run ni wípé a ó ṣe é. Èyí ni wípé a ń tẹríba fún Ọlọ́run. Bá Ọlọ́run sọ̀rọ̀ yóò fún ọ lóore ọ̀fẹ́,

0: jẹ ẹni tí ń gbọ́ràn, má ṣe jẹ alágídí ọmọ níwájú Olúwa. Má ṣe jẹ ẹni tí kọ etí ikún sí ọ̀rọ̀ Ọlọ́run. Sọ fún Ọlọ́run wípé ó gbọ́ràn, wípé ohun gbogbo tí Ọlọ́run sọ fún ọ, wípé ó tẹríba. Ó jọ̀wọ́ ara rẹ, ó ṣe ìfẹ́ Ọlọ́run. Ọlọ́run yóò sì fún ọ lóore ọ̀fẹ́ láti ṣe ìfẹ́ rẹ̀ ní pípé àti ní kíkún. Ẹ jẹ́ kí a gbàdúrà. Bàbá wa tí ń bẹ lé ọ̀run, a dúpẹ́ lọ́wọ́ yín lọ́pọ̀lọpọ̀ fún oore yín, fún àánú yín lórí wa. A dúpẹ́ wípé ẹ kò fi wá sílẹ̀ nígbà kan rí. A dúpẹ́ wípé nígbà tí a ti rí ọ̀nà ìgbàlà yìí, tí a sì ti wọ inú rẹ̀, wípé lójoojúmọ́ lẹ ń tọ́ wa. Lójoojúmọ́ la ń gbàdúrà sí tẹ sì ń gbàdúrà wa. Lójoojúmọ́ la ń ké pè yín tí ẹ sì ń dá wa lóhùn. A dúpẹ́ ẹ gba pé àti ìyìn wa lórúkọ Jésù. Ǹjẹ́ bí a ti wá síwájú yín lónìí, a ń béèrè wípé kí ọ̀rọ̀ tí a ó gbọ́ kí ó mú kí ayọ̀ ìgbàlà kí ó tún sọjí lọ́kàn wa lẹ́ẹ̀kan sí lórúkọ Jésù, kí ayọ̀ Olúwa kí ó lè jẹ́ okun àti agbára wa. A dúpẹ́ wípé ẹ ti gbọ́ ní orúkọ Jésù Kristì Olúwa wa. Nehemiah orí kẹjọ, ìwé Nehemiah orí kẹjọ ẹsẹ̀ ìkẹwàá. Nígbà náà ni ó wí fún wọn pé ẹ lọ, ẹ jẹ ọ̀rá, kí ẹ sì mu ohun dídùn, kí ẹ sì fi apá kan ìpín ránṣẹ́ àwọn tí a kò pèsè fún, nítorí mímọ́ ni ọjọ́ yìí fún Olúwa. Ẹ má ṣe banújẹ́, nítorí ayọ̀ Olúwa òun li agbára yín. Níhìn-ín ni a rí tí Nehemiah ènìyàn Ọlọ́run tí ó ń bá àwọn ọmọ Israeli sọ̀rọ̀, gbà tí wọ́n wo àwọn tí ó yí wọn ká àti àwọn àjálù tí ó ti dé bá wọn láti ẹ̀yìn wá, àti bí Ọlọ́run ti ṣàánú fún wọn nísinsìnyí, gbà tí wọ́n wo àìjólóòtọ́ wọn tí wọ́n sì fi díwọ̀n ìjólóòtọ́ ti Ọlọ́run, gbà tí wọ́n wo àìṣedédé ti wọn tí wọ́n fi díwọ̀n oore ọ̀fẹ́ látòkè wá, wọ́n rí wípé ọkàn wọn bàjẹ́. Inú bíbàjẹ́ yìí ni Nehemiah rí tí ó wá sọ fún wọn wípé ó yẹ kí òní jẹ́ ọjọ́ ayọ̀, nítorí a ti mú ìbìnújẹ́ wọn àti ìfọ́jú ọkàn wọn, a sì ti mú àròdùn tí ó wà nínú ọkàn wọn àti mú kúrò, àti àwọn ohun ẹ̀gàn tí àwọn kèfèrí fi ń pẹ̀ gan wọn, wípé a ti mú nǹkan wọ̀nyí kúrò lórí wọn. Nítorí bẹ́ẹ̀ kò tún yẹ kí wọn kí ó máa banújẹ́, ó yẹ kí wọn kí ó máa yọ̀ níwájú Olúwa. Nehemiah wa ń sọ fún wọn ìdí tí ó yẹ kí àwa onígbàgbọ́ kí ó máa yọ̀, ó ní nítorí ayọ̀ Olúwa òun ni agbára yín. Lónìí a ń sọ̀rọ̀ lórí ayọ̀ Olúwa. Ayọ̀ jẹ́ ohun tí ó ṣe pàtàkì, ó sì jẹ́ ohun tí ó máa mú nǹkan púpọ̀ bá ẹni tí ó ní ayọ̀ tàbí ìdùnnú nínú Olúwa. A rí wípé nínú ìwé òwe ni a ti kà á, ìwé òwe orí 17 ẹsẹ̀ 22. Ìwé òwe orí 17 ẹsẹ̀ 22. Inú dídùn mú ìmúláradá rere wá. ṣùgbọ́n ìbànújẹ́ ọkàn mú egungun gbẹ. Ó sọ fún wa wípé bí a bá ní ayọ̀ nínú wa, bí a bá ní ayọ̀ olúwa, tàbí inú dídùn, wípé ó máa ń fúnni ní okun, ó máa ń fúnni ní agbára, ó máa ń ṣiṣẹ́ bí oògùn ìwòsàn nínú ìgbé ayé ẹnìkọ̀ọ̀kan wa, ó máa mú ìmúláradá wá. Kìí ṣe bẹ́ẹ̀ nìkan, bí a bá ní ayọ̀ tàbí inú dídùn, èyí tún máa ń ran àwọn tí ó wà nítòsí wa, àwọn tí ó yí wa ká. Ó máa ń jẹ́ kí ìmọ́lẹ̀ là fún wọn, ó máa ń jẹ́ kí ìgbàgbọ́ wọn kí ó rúyọ sókè, ó máa ń jẹ́ kí ìbànújẹ́ kí ó kúrò ní àrọ́wọ́tó, ó sì máa mú kí ìlera, ó máa mú kí ìmúláradá, ó máa mú kí ọkàn tí ó ti rẹ̀wẹ̀sì kí ó lè fò sókè pẹ̀lú ayọ̀, ó sì máa mú ìrètí wá fún ẹnì kọ̀ọ̀kan wa. Èyí ni ó fi yẹ kí a mọ̀ wípé ó dára láti ní ayọ̀ nínú Ọlọ́run, ó dára láti ní ayọ̀ Olúwa ní ìgbésí ayé wa. Ayọ̀ tí a ń sọ yìí kìí ṣe ayọ̀ tí àwọn ẹlẹ́ṣẹ̀ máa ń ní fún ìgbà díẹ̀, kìí ṣe ayọ̀ tí àwọn ènìyàn búburú tàbí àwọn àgàbàgebè ènìyàn tí wọ́n máa ní fún ìgbà díẹ̀. Ayọ̀ tí a ń sọ nípa rẹ̀, ó jẹ́ ayọ̀ ti àwọn ọmọ Ọlọ́run. Jẹ́ kí a wo ohun tí Bíbélì sọ nípa ayọ̀ tàbí inú dídùn ti àwọn aláìgbàgbọ́ nínú Jóòbù orí ogún láti ẹsẹ̀ ìkarùn-ún, pé orin ayọ̀ ènìyàn búburú ìgbà kúkúrú ni, àti pé ní ìṣẹ́jú kan ni ayọ̀ àgàbàgebè. Ó ṣeéṣe kí ohun kan ṣẹlẹ̀ ní ìgbésí ayé ẹlẹ́ṣẹ̀, ní ìgbésí ayé àwọn ọ̀daràn, ní ìgbésí ayé àwọn tí kò lọ́lọ́run, àwọn tí kò ní fọlọ́run ṣe ní ìgbésí ayé wọn. Kí ohun tí ó ṣẹlẹ̀ yìí, bóyá wọ́n bímọ, bóyá wọ́n gbéyàwó, bóyá wọ́n ríṣẹ́, bóyá ohun kan tàbí òmíràn, ó dàbí ìpèsè ní ìgbésí ayé wọn, tàbí ó dàbí ìgbéga ní ìgbésí ayé wọn. Ó ṣeéṣe kí wọn kí ó ní ayọ̀ fún ìgbà kúkúrú tàbí fún ìṣẹ́jú kan. Ó ṣeéṣe kí a rí ẹni tí ó jókòó sí di ẹmu àbí sí di ọtí, nígbà tí ọtí yìí tó bá wọ agbárí, tí ó sì yí gbogbo ara padà, a rí wípé ẹni yìí á gbàgbé àwọn òṣì tàbí àwọn ìṣòro rẹ̀. Èyí kò sọ wípé ìṣòro ò sí níbẹ̀, ṣùgbọ́n ọtí mímu àmupara yìí á di lójú, á fọ lójú, á di lọ́kàn, á sì di létí, tó jẹ́ wípé kò ní mọ̀ wípé ìṣòro tàbí àìní tàbí àwọn ẹ̀gún tí ó wà ní ìhà rẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ wípé wọ́n ṣì wà níbẹ̀. Ní irú ìgbà bẹ́ẹ̀, ó ṣeéṣe kí irú ènìyàn búburú bẹ́ẹ̀, ó ṣeéṣe kí àgàbàgebè bẹ́ẹ̀, ó ṣeéṣe kí ọ̀mùtí para bẹ́ẹ̀ kí ó máa ní ayọ̀, ṣùgbọ́n ayọ̀ ìgbà díẹ̀ ni. Ó ní orin ayọ̀ ènìyàn búburú fún ìgbà kúkúrú ni, àti pé ní ìṣẹ́jú kan ní ayọ̀ alágàbàgebè. Nítorí bẹ́ẹ̀, ayọ̀ tí a ń sọ nípa rẹ̀, ó jẹ́ ayọ̀ tí ó pójú owó, ó jẹ́ ayọ̀ tí ó dàbí ẹni wípé a mọ̀ wípé ó wá láti ọ̀dọ̀ Ọlọ́run. Yálà a rí jẹ tàbí a ò rí jẹ ni, yálà a rí mu tàbí a ò rí mu, yálà a níṣòro àbí a ní wàhálà ni, ayọ̀ yìí á wà níbẹ̀. Síbẹ̀, ayọ̀ yìí máa ń bẹ̀rẹ̀ nígbà tí a bá mọ Jésù Kristì gẹ́gẹ́ bí Olúwa àti Olùgbàlà wa, nígbà tí a bá ní ìdáríjì ẹ̀ṣẹ̀ láti ọ̀dọ̀ Ọlọ́run wá, nígbà tí a bá ká àwọn àìṣedédé wa, tí a ká wọn kúrò, tí a mú wọn jìnà réré sí wa gẹ́gẹ́ bí ìlà oòrùn ti jìnà sí ìwọ̀ oòrùn. Ohun tí a rí ni wípé Ọlọ́run máa ń fún wa ní ayọ̀ ìgbàlà rẹ̀. Yẹ kí a wo orin Dáfídì orí 51. Orin Dáfídì orí 51, ẹsẹ̀ 12. Mú ayọ̀ ìgbàlà rẹ padà tọ̀ mí wá, kí o sì fi ẹ̀mí òmìnira rẹ gbé mi dúró. Mú ayọ̀ ìgbàlà rẹ padà tọ̀ mí wá. Dáfídì, ó jẹ́ ẹni tí ó mọ Ọlọ́run, ó jẹ́ ẹni bíi tinú Ọlọ́run, ó jẹ́ ẹni tí ó ti ní ìyípadà ọkàn. Jẹ́ kí ó yí ọ, bí a bá sọ wípé ẹnìkan jẹ́ ẹni rere, bí a bá sọ wípé ẹnìkan jẹ́ ẹni bí tinú Ọlọ́run. Dáfídì fún ara rẹ̀, ó mọ̀ wípé kì í ṣe pé a bí òun ní ènìyàn rere. Kò sí ẹni tí a bí gẹ́gẹ́ bí ènìyàn rere. Ẹnikẹ́ni tí a bí láti inú Ádámù, láti ibi ìran Ádámù, ó jẹ́ ènìyàn búburú, o je elese dafidi papa o mo o ni oye nipa eyi ko so fun awi pe ohun ti je enibi tinu olorun lati inu iya ohun wa ko so wi pe ohun ti je eniyan rere lati inu iya ohun wa ohun papa lo se agbenu so fun olorun lati je ki amo wi pe olorun je eni ti o jare nigba ti o ba ndajo o so ni ese ikarun ni ori kan na o ni kiyesi ninu aise dede le agbe bi mi ati ninu ese ni iya mi si loyun mi nitori be nigba ti amo pe olorun so fun samueli nipa dafidi ti o so wi pe emi ti ri enikan eniyan kan eni bi ti inu mi wi pe oni o se aropo fun solo eni ti o peyinda eni ti o pada lo sinu ese gba ti olorun pe dafidi ni eni bi ti inu re o je wi pe dafidi ti o ti mo pe ninu ase dede de agbe bi ohun ati ninu ese ni iya ohun ni o loyin ohun o je eni ti o ti ba olorun laja eni ti o ti ba olorun dore o je enikan ti o ti mo wi pe ohun je elese o ti lo siwaju olorun o ti toro idariji o ti bebe wi pe ohun fe ore ofe ati gbala ati yi pada ati fun ni emi titun okan titun ati fun ni irin otun iwa otun ise otun ni igbesi aye re sugbon o se ni laanu wi pe igba kan de ni igbesi aye dafidi ti o wo ohun ti ko ye ki o wo ti o se ohun ti o ye ki o se ki a so ni ona kokoro osubo sinu ese ese ti o buru julo ese ti o je wi pe a ko gbodo gburo re fun eni ti a ti pe ni eniyan olorun eni o mu ki dafidi ki o kuro lori ite eni o je ki o wole ni woju olorun eni o je ki o be si ni gbadura wi pe olorun sanu fun mi gege bi iseun ife re gege bi ironu opo anu re nu ire koja mi nu kuro ko se bi eni wi pe ohun o se ohun ti ko dara ko se bi eni wo pe ah gba ti mo ti ni igbala tele tele eni ti o ba ti je omo olorun titi lai lai ni o ma je omo olorun ko so be o so wi pe nisinsin yi ohun ti di elese ohun ti di elebi ohun ti di eni ti atanu lati ni waju oluwa o wa n bebe wi pe ki olorun ki o fun ni idariji ninu ese ikeje o ni ki olorun ki o fi ewe hisopu fo ohun o n so gege bi apere wi pe se iwo na mo bi o ba fe fo awo kan ti o dabi eni wi pe gari tabi eba tabi amala o ti gbe mo awo yi ki se be nikan awon nkan dududu miran o ti fe ba awo yi je a ma nja awon ewe kan bi awa ti adagba lati abule ewe yi o je ewe ti a le fi fo awo mo a fi erusi a we nkan won ni awe mo eyi ni apere ti dafidi nlo ti o fi so wi pe fi ewe hisopu fo mi ki se wi pe olorun ma nlo ewe hisopu ewe lati fo inu okan mo ohun ti o so gege bi apere wi pe gege bi awa eniyan bi ati ma nja ewe lati le fo awo lati le fo isasun wa ki o mo laulau pe be gege ki olorun ki o we ohun ni awe mo o si ni ki o fo ohun ju egbun owu lo ni ese ikejo mu mi gbo ayo ati inu didun ki awon egungun ti iwo ti run ki o le ma yo nisisin ni ariwo pe dafidi o nso wi pe ah bi o ba le dariji mi bi o ba le fun mi ni ayo igbala bi o ba le mu oju re kuro ninu ese ati ase dede mi wi pe eyi yo fun mi ni ayo se o mo wi pe bi a ba ni dariji toto bi a ba ni igbala toto eyi ma fun ni ayo je ki se apere kan fun o ki a wo ọdaran kan ti a mu lo si ile ejo bi ati mu lo si ile ejo ni a si iwe ofin ni a si niwaju re ni adajo wa ka ọran ti eni yi da o si ka ofin orile ede o wa so fun pe ewon lai lai ewon gbere ni o to si iru eniyan bayi eni ri pe isise kan soso lo wa laarin ohun ati ewon gbere ewon lai lai ewon arimabo o mo wi pe bi ko ba si anu wi pe a o so se won ti ohun ki o fi ri iyawo ohun tabi omo ohun tabi awon ara ile ohun mo wi pe bi ohun ba si de ewon yi ki se ewon faji ki se ewon gbefe wi pe ewon ijiya ti o po jojo ni iru eni be o se se ki a si wi pe anu de lati odo onidajo yi ki o so fun wi pe a da o sile ki se ko sanwo ki se ko sanwo abetele ki se pe o se ohunkohun ti a le fi dariji kini o ro wi pe yo wa ninu iru okan eni be yóò ní ayọ̀ bẹ́ẹ̀ gẹ́gẹ́ ni. Àwa tí a ti jẹ́ ẹlẹ́ṣẹ̀, àwa tó jẹ́ wípé ọ̀daràn ni wá níwájú Ọlọ́run, àwọn áńgẹ́lì mọ̀ wá sí ẹlẹ́ṣẹ̀, Ọlọ́run mọ̀ wá sí ẹlẹ́ṣẹ̀, Jésù Kristì pàápàá ó mọ̀ wá sí ẹlẹ́ṣẹ̀. Kí ni kí a sọ nípa ti ẹ̀mí mímọ́ tí ó ti ń tọ́ka sí àwọn ẹ̀ṣẹ̀ tí a ti ń dá? Ẹ̀rí ọkàn wa pàápàá mọ̀ wípé ẹlẹ́ṣẹ̀ ni wá, àti àwọn aládùúgbò wa, àwọn alábàgbé wa, wọ́n mọ̀ wípé ẹlẹ́ṣẹ̀ ni wá, a sì mọ̀ wípé ẹ̀ṣẹ̀ tí a dá yìí yóò mú wa lọ sí ọ̀run àpáàdì. Ṣùgbọ́n kí ni a ti rí sí ìfẹ́ Ọlọ́run? Inú dídùn Ọlọ́run ni láti dáríjì wá, ó sì dáríjì wá. Ó ní kò sí ìjìyà mọ́, wípé kò sí ẹ̀bi mọ́ fún wa, nítorí wípé àgbà Jésù Kristì Olúwa gbọ́. Èyí ni ó mú kí ayọ̀ kí ó sọ láti inú ọkàn wa. Èyí ni olórin Dáfídì ń sọ wípé, mú ayọ̀ ìgbàlà rẹ padà tọ̀ mí wá, kí o sì fi ẹ̀mí òmìnira rẹ gbé mi dúró. Ṣùgbọ́n ó yẹ kí ó yé wa wípé gẹ́gẹ́ bí a ti ní ayọ̀ ìgbàlà, bí a bá ń tẹ̀síwájú tí a wà lọ́dọ̀ Ọlọ́run, bẹ́ẹ̀ ni ayọ̀ yìí yóò máa gbòòrò jù bẹ́ẹ̀ lọ, ayọ̀ yìí yóò máa ga jù bẹ́ẹ̀ lọ, ayọ̀ yìí yóò máa jinlẹ̀ jù bẹ́ẹ̀ lọ, ayọ̀ yìí yóò máa gùn jù bẹ́ẹ̀ lọ. Ní ìgbésí ayé wa, yóò máa dàbí àgbọn ìgbẹ́ omi láti inú kànga, tàbí àgbọn ìgbẹ́ omi láti inú odò tó ń ṣàn. Nítorí ìgbà tí ayọ̀ yìí ti bẹ̀rẹ̀, nígbà tí a ti ní ìgbàlà, báyìí ni ayọ̀ yìí yóò máa lọ síwájú àti síwájú àti síwájú. Bí a ti ń wà nínú Ọlọ́run, nínú Isaiah orí 29 ẹsẹ 21, ayọ̀ àwọn onírẹ̀lẹ̀ yóò bí sí i nínú Olúwa, àti inú àwọn tálákà nínú àwọn ènìyàn yóò sì dùn nínú ẹni mímọ́ Ísírẹ́lì. Ó ní ayọ̀ àwọn onírẹ̀lẹ̀. Ṣé a mọ̀ wípé ẹni tí ó bá ní ìgbàlà, òun ni a lè pè ní onírẹ̀lẹ̀? Nítorí wípé kò sí ẹni tí a bí nínú obìnrin, ẹni tí kò tí ìbá Jésù Kristì pàdé, ẹni tí kò tí tọ́ ìgbàlà Ọlọ́run wò, tí a lè pè ní onírẹ̀lẹ̀. Ó ṣeéṣe kí a rí ẹni jẹ́jẹ́ ní òde ara, ó ṣeéṣe kí a rí ẹnìkan tí ó dàbí ẹni wípé ó ní ìwà tútù bí a bá wò ó lójú, ṣùgbọ́n ó jẹ́ oníjà gidija gan ènìyàn nínú. Ṣùgbọ́n ẹni tí a pè ní onírẹ̀lẹ̀ ni ẹni tí ó ti bá Jésù pàdé, ẹni tí ó ti rí oore ọ̀fẹ́ láti ọwọ́ Ọlọ́run, ẹni tí ó ti ní ìdáríjì ọkàn, ẹni tí ó ti ní ìyípadà àyà. Èyí ni ẹni tí a pè ní onírẹ̀lẹ̀ tòótọ́. Ó ní ayọ̀ irú àwọn ènìyàn bẹ́ẹ̀, ayọ̀ àwọn àjògún ìgbàlà, ayọ̀ àwọn onírẹ̀lẹ̀ yóò máa bí sí i nínú Olúwa. Èyí ni wípé bí a bá bá Olúwa pàdé, bí a bá ní ìgbàlà, bí a bá ní ìdáríjì ẹ̀ṣẹ̀ wa, bí a bá kọrúkọ wa ní ìwé ìyè Lọ́run, wípé ayọ̀ ìgbàlà yóò bẹ̀rẹ̀. Kì í ṣe bẹ́ẹ̀ nìkan, bí a ti ń rìn síwájú, bí a ti ń tọ Jésù Kristì lẹ́yìn, ni a rí wípé ayọ̀ wa yóò máa jù bẹ́ẹ̀ lọ, yóò máa bí sí, yóò máa gbòòrò jù bẹ́ẹ̀ lọ. Ayọ̀ wa á jẹ́ ohun tí kò ní ní ìpẹ̀kun. Nínú Jeremiah ni a tún rí i, Jeremiah orí 15 ẹsẹ 16, nígbà tí a rí ọ̀rọ̀ rẹ, èmi sì jẹ wọ́n, ọ̀rọ̀ rẹ sì jẹ́ inú dídùn mi, nítorí orúkọ rẹ lè a fi pè mí, ìwọ Olúwa Ọlọ́run àwọn ọmọ ogun. Níhìn ni Jeremiah ń sọ fún wa wípé ọ̀rọ̀ Ọlọ́run ó dàbí oúnjẹ. Ó ní nígbà tí èmi rí ọ̀rọ̀ rẹ, èmi sì jẹ wọ́n. Nínú ọ̀rọ̀ Ọlọ́run ni a tún fi ọ̀rọ̀ Ọlọ́run wé, a fi ọ̀rọ̀ yìí a fi wé omi. Ó dàbí ẹni tí ó ní ara dídọ̀tí, tàbí ẹni tí ò ń gbẹ́ngbẹ́, tí ó wá sí etí ipa odò, tí a rí wípé ó mu nínú rẹ̀, ó wẹ̀ nínú rẹ̀. Ọ̀rọ̀ Ọlọ́run bákan náà, ó jẹ́ bí ohun tí ó ń fúnni lágbára, ohun tó ń fúnni lókun. Nítorí ọ̀rọ̀ Ọlọ́run pàápàá àfiwé ìmọ́lẹ̀ wípé bóyá ọkàn rẹ pòrúurù, bóyá o wà ní ìkóríta, o kò mọ ọ̀nà tí ó yẹ kí o yà sí. Bí o ti rí ọ̀rọ̀ Ọlọ́run, bẹ́ẹ̀ ló rí wípé ọ̀rọ̀ Ọlọ́run yóò tọ́ka sí ọ̀nà tí ó yẹ kí o gbà. Kì í ṣe bẹ́ẹ̀ nìkan, ọ̀rọ̀ Ọlọ́run ni a tún fi wé iná. Iná ti máa ń jó àwọn ìtàkùn, àwọn gbòǹgbò, àwọn ewé, àwọn nǹkan tí kò ní lárí tó máa ń jó wọn run. Èyí ni ọ̀rọ̀ Ọlọ́run máa ń ṣe ní ìgbésí ayé wa. Bóyá a ti ní àwọn nǹkan kan ní ìgbésí ayé wa tí a rí wípé àwọn nǹkan wọ̀nyí kò ní fún wa ní ìtẹ̀síwájú dáradára. Bí a ti ń gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run, bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ Ọlọ́run bí iná, bẹ́ẹ̀ ló ń jó wọn run. A tún fi ọ̀rọ̀ Ọlọ́run wé òòlù. Bóyá ó ṣeéṣe kí ó jẹ́ wípé apá kan ní ìgbésí ayé wa, apa kan ninu ise wa ni o fi dabi eni wo pe an dagun la si oro Olorun o dabi wo pe ani okun okota ni iru apa apa igbese aye wa be bi oro Olorun bi o tin sise bi olu be ni o fu awon okota won yi tutu oro Olorun yi ni a tun so wi pe o dabi ogun imunilarada wo pe bi a ba fi oro Olorun si igbese aye wa ati sinu okan wa bi a ba gbekele bi a ba simile bi a ba duro ti bi a ba fi sinu okan aye wa ti a ko je ki o nkohun ki o paala awa ati Olorun awa ati oro Olorun a o ri wi pe oro yi yo ma sise bi ogun imunilada nitori be eyi ni Jeremiah ni o fi so wi pe nigbati ohun ri oro Olorun ti ohun si je won ti ohun gbe won mi ti ohun fi sinu okan aye ohun wi pe oro Olorun yi o je inu didun fun ohun nitori wi pe a n pe ohun ni pelu oroko Oluwa Oluwa Olorun awon omo ogun awa na papa leyin igba ti a ba ti ri igbala ti a ti di atunbi ti a ti di eniyan Olorun mo so wi pe ayo ti a ni ninu Oluwa yo ma te siwaju ati siwaju nitori wi pe oro Olorun yo ma wonu igbese aye wa ati ife Olorun ati idapo pelu Olorun yo ma mu ki ayo wa ki o ma gboro ju be lo ninu Johanu ori kedogun ese kokanla Johanu ori kedogun ese kokanla nkan won yi ni mo ti so fun yin ina ni oro Olorun Jesu Kristi so wi pe ohun ti so oro Olorun fun awon omo ehin nkan won yi ni mo ti so fun yin ki ayo mi ki o le wa ninu yin ati ki ayo yin ki o le kun nitori be o ye ki a mo wi pe ayo to to ayo ti o se feyinti ayo ti a le gbekele ayo ti a mo wi pe o ti odo Olorun wa o ma nbere nigba ti a ba ni igbala okan wa nigba ti a ba ni idarije ese wa nigba ti a ba ba Jesu Kristi lu apade ti a ku ese wa lo ti a koroko wa si iwe iye Olorun ayo yi si ma ngboru ju be lo o ma nkun ju be lo o ma nfe ju be lo nigba ti a ba ba Olorun rin nigba ti a ba ba Olorun lo nigba ti a ba nto ona ti Olorun la sile fun wa lati to ati nigba ti a ba nka ti a ba ngbo oro Olorun ni igba gbogbo kini a le ri wi pe o nfa ayo fun eni ti o je omo Olorun toto kini a ri wi pe o nfa ayo idunnu fun omo Olorun toto je ki a wo orin Dafidi lekan si ki a ri wi pe isise akoko bi a ba fe ni ayo Olorun ni igbese aye wa isise akoko ni wi pe ki a ni idariji ki a si ni igbala okan wa orin Dafidi ori kokanlelaadota ese ikejila mu ayo igbala re pada tomi wa ki o si fi emi ominira re gbe mi duro o n so fun a wi pe nigba ti enikan bi o ba ba Jesu pade bi o ba ri idariji Olorun nigba ti enikan ba ri ore ofe lati odo Olorun nigba ti enikan ba ri wi pe ohun ti bo Olorun dore eni to je ota Olorun tele tele wi pe o ti ba Olorun laja nipa iku ati eje ati etutu Jesu Kristi lori igi agbelebo lakoko eyi ma n fa ayo wa sinu eni kokan wa ikeji nigba ti a ba ri wi pe ki se awa nikan sugbon awon elomiran pelu boya awon eniyan wa boya awon ebi wa boya awon ti a mo boya awon ti a n gboro latokere wi pe won fi aye won fun Jesu Kristi won ni igbala won di ore Olorun wi pe a n ko oruko won si iwe eye gba ti a ba ri wi pe ijoba Olorun di gbigboro ti a ri wi pe awon ti o n di eni igbala wi pe won po ju be lo lojojumo eyi ma n fo ayo ati inu didun fun awon eniyan Olorun je ki a wo ise awon aposteli ori kedogun ise awon aposteli ori kedogun ese iketa nitori na nigba ti ijo si sin won de ona won la Fenike ohun Samaria koja won royin iyipada awon keferi won si fi ayo nla fun gbogbo awon arakunrin ayo nla nitori won gboro iyipada okan igbala ti awon keferi ti awon elese awon ti ko lolorun tele tele gba ti won gbo wipe awon wonyi yi pada sodo Olorun wipe awon wonyi n gba Jesu Kristi gege bi Oluwa ati Olugbala won wi pe an koruko won ninu iwe iye lorun an we won ninu eje odo agutan eyi mu ki ayo ki o wa si arin awon arakunrin ikini ni wi pe iwo paapa oni igbala olorun yi ma nfa ayo ikeji ni wi pe o nguro awon elomiran ti won fi aye won fun Jesu Kristi o nguro awon elomiran ti won di omo olorun eyi ma nfa igbala o ma nfa ayo nla wa si okan won igbagbo toto iketa ni wi pe oni idapo irepo pelu olorun ninu orin dafidi ori 16 ese 11 orin dafidi ori 16 ese 11 iwo o si fi pa ona yi han mi ni iwaju re ni ekun ayo wa ni iwaju re ni ekun ayo wa li owo otun re ni didun inu wa lai lai nigbati abani idapo ati irepo pelu olorun ti a wa ni iwaju olorun ni igba gbogbo ti a ri wi pe o nsesho lori wa awa paapa arin ni waju re gege bi eni yiye gege bi eni mimo an je ki eje Jesu Kristi ki o ma we wa ni igba gbogbo oni ni waju olorun ni idapo pelu olorun ni irepo pelu olorun nibe ni ayo nla nibe lo wa ikerin nigbati a ri wi pe awon elomiran bi won tin bi a tin gbadura won ni to sile won ni dande won ni iwosan ari wi pe iru eyi na o ma nfa ayo fun awa omo olorun ise awon aposteli ori kejo lati ese ikarun Philipi si sokale lo si ilu samaria o nwa so Kristi fun won awon ijo eniyan si fi okan kan fi ye si ohun ti Philipi so nigbati won gbo ti won si ri ise ami ti o nse ese ikeje nitori opo ninu awon ti o ni emi aimo tin kigbe lohun rara jade wa ati opo awon ti egba nbaja ati awon amokun ase se dida ara won kini abayori sin kan won yi kini o fa ni samaria nigbati won ri o pe opolopo ni igbala won gba Jesu gbo an wo won san a si tun won sile kuro ninu ijiya idaniloro awon emi esu ese ikejo ayo pepo si wa ni ilu na ki se bayi nikan nigbati a ba ri we pe ise olorun o fese mule lati owo wa ise olorun o fese mule pelu ijo wa o ma nje ayo ati inu didun awon eniyan olorun ninu Ezra ori keta ese ikejila sugbon popo ninu awon alufa ati awon omo lefi pelu awon olori awon baba ti se alagba ti won ti ri ile atete ko se won fi ohun rara sokun nigbati a fi ipile eleyi lele le oju won sugbon awon popo si ho iho nla fun ayo awon popo si ho iho nla fun ayo to be ti awon eniyan ko le mo iyato ari wayo kuro ninu ariwo ekun awon eniyan nitori awon eniyan ho iho nla a si gbo ariwo won le okere rere awon wonyi won je eni ti ati ko lo si oko eru tele tele sugbon bi won tin pada sile be ni won ko odi Jerusalem ti o ti wolule ti o ti faya gbati a si fi ipile ile olorun lele ti won ri wi pe yo je anfani fun oni sinsin yi lati ma josin ti won ri wi pe awon ti kuro ni ile ajeji awon tun wa si ile baba won ibi ti a se ileri fun Abraham fun Isaac ati fun Jacob wi pe awon ni ominira nisinsin lati sin olorun lemi ati lotito awon agbagba ti o wa nibe pe ayo ti won ni o je ki won ki o bose ekun awon omode paapa won ko iho nla fun ayo eyi ni a ri larowo to wa pelu bi awa naa bi a ti ri tele tele se a mo wi pe ninu kilasi awon elede Yoruba ni a ma n wa a ri wi pe bi a ba ti n wa sun ni geesi iwonba ti agbenuso ati eni to n se itumo ti o ba le so fun wa iwonba yi lo ma ta si wa leti sugbon kila ri a ri wi pe ninu anu olorun ninu ipese olorun ni olorun fun awa elede yoruba ni o fun ni anfani anfani ti o fun wa yi eni o mu ade ekun kokan eni apiri pe akilari ni isin yoruba lo nbere die die kilari wahala ti a ti se tele tele ki a ma teko leti lati lo si gbagada lati tabi lati wa si gbagada ona jijinre ni a ri pe amun kan won yi kuro ni a ri pe awa paapa a le joko ni isin ti yoruba ka korin ni yoruba ka gbadura ni yoruba ka se bele wa ni yoruba ka ka bibeli ni yoruba ka gbo iwaasu ni yoruba atun ri ki se be nikan wi pe e cassette ti tun wa fun wa bi oloyinbo awon onigesi bi won tin lo ti won lo si ile itaja wa wi pe awon fe ra cassette be la wa paapa la tun yan fanda fanda la so wi pe olede yoruba ni mi o mo fe cassette yoruba se eni ti bi se eni tohun a ayo nla to de ba awa eni olorun nitori wi pe a ri pe ise olorun o n fese mule mo ki awa olede yoruba ku orire o da mi lohun mo ni mo ki e ku orire wipe awa papa aje alayo nisisiyi awon nkan ti ati padanu re tele tele ise olorun tin fese mule awa papa ati je eni ti o ni ayo olorun adura mi ni wipe ayo ti a ni yi wipe ohunkohun ko ni gba lowo wa mo ti so nipa nkan marun ti o fun awon omo olorun ni ayo ikini wipe ani igbala ani idariji ese wa ikeji wipe a n gbo iroyin wipe awon elomiran won fi aye won fun Jesu a n gba okan won la won wa si ijoba olorun iketa wipe a ni idapo a ni irepo pelu olorun wipe a ti ba olorun laja a si rin ni ona toro ti o lo si iye ni pekun pelu Jesu Kristi oluwa ati olugbala wa ikerin wipe awon eniyan won ni idande won ni iwosan won ni itusile emi esu ti o ti n da won loro tele tele aisan ti o tin je gaba lori won tele tele wi pe amu won laada an tun won sile ikarun wi pe oro olorun ise olorun wi pe o n fese mule laarin wa ikefa o ye ke amo wi pe ayo ma n wa si igbesi aye wa wi pe bi a ba ni idahun si adura se o mo awa ta ti gbadura titi ti ta ti yira nle ta ti sutura ri ta ti tan abela ta ti lo sori oke ta ti lo seti okun ta ti gba awe funfun ta ti gba awe biribi a ti gba gbogbo awe to wa laye teyan le gba sugbon sibe sibe ko si idahun adura gbata wa ba Jesu pade were lo se fun wa baba ti nkunle baba ti ran olorun leti awon ileri re be na olorun se fun wa boya wa si ipejopo ni bi a ti daruko Jesu be lo nwo wa san be lo nwo omo wa san bi alakala ba ti ewa bi nkankan ba ti ewa baba ti ji ta ba ti ke pe oruko Jesu be ni alaafia olorun be ni iye olorun be ni agbara olorun be lo nwo igbesi aye wa eyi ma fun ni ni ayo nigba ti a ba ri wi pe nisisiyi lai logun nisisiyi lai ru ebo nisisiyi lai gbe ebo kaakiri si ikorita nisisiyi lai lo ba awon yemi wo awon woli yemi wo yetinu wo yeteyin wo lai tun lo ba enikan mama arugbo kan ko ma fowo tewa nu ko ma fowo sibi ti o ye ko fowo si lai se iru ohunkohun be baba ti n kunle ta n gbadura ta n ke pe oruko Jesu loruko Jesu gbogbo awon emi esu gbogbo awon inira gbogbo awon ira won pora ni igbesi aye wa eyi to ayo loto je ki a wo Johanu Johanu ori ikerindinlogun ese ikerinlelogun Johanu ori ikerindinlogun ese ikerinlelogun ati ni ijo na eyin ki yo bi mi lere ohunkohun looto looto ni mo wi fun yin olukuluku ohunkohun ti eyin ba bere lowo baba le oruko mi ohun o fi fun yin ese ketalelogun ni mo ka yi wa lo si ese ikerinlelogun bayi titi di isinsiyi e ko bere e ko ti bere ohunkohun le oruko mi e bere e o si ri igba ki ayo yin ki o le kun nigba ti a ba n gbadura ti a ri wi pe olorun da wa lohun eyi ma n fa ayo popo wa sinu igbesi aye wa ikeje nigba ti ise iyanu to ba n farahan ni igbesi aye wa awon omeriri awon to je wipe a ko gburo re nibi kibiri nigba ti a ba n gbadura ti olorun se awon nkan nla awon nkan banta banta awon nkan to kamama niwaju awon alaigbagbo ti won se kayefi wipe bawo ni iru ise iyanu bayi bawo lo se nse ninu aye ta wa yi pe awon eniyan won o gbara won jo won o gbara yile won o fosoke
1: won lo sori oke won o tan abela bi won tin pe oruko Jesu adi tin gboran oju nla oju afoju nla awon amokun won di ala sisa ara adida sasa ati opolopo awon ise iyanu miran eyi ma fa ayo ati inu didun fun awon eniyan Olorun wo orin Dafidi orin Dafidi ori ikerin dini adoje orin Dafidi okan eji efa ori ikerin dini adoje lati ese ikeji si ese iketa nigba na le enu wa kun fun erin ati ehan wa ko orin nigba na ni won wi ninu awon keteri pe oluwa se ohun la fun won oluwa se ohun la fun wa nitori na awan yo oluwa se ohun la fun wa nitori na awan yo nigba ti a ba n gbo iroyin awon to n sele nigba ti a ba n gbo iroyin bi olorun tin dan wa dura nigba ti a ba n gbo iroyin awon nkan ti olorun se laarin wa yi ma n je ki ayo nigba ti awon keteri awon ti ko lo olorun nigba ti awon elese ti won ba n so wi pe ah mo ti gbọ nipa ile isin yen mo ti gbọ nipa bi olorun se dan adura laarin won mo ti gbọ nipa awon ise iyanu ti olorun se yi ma n je ki ayo ati inu didun ki o ma wa si igbesi aye wa sugbon je ki n bi o le rin ibeere kan se nigba ti a ba ri je nikan soso se nigba ti a sese ni igbala nikan soso se nigba ti a ba ti dahun adura wa nikan ni o ye ki omo olorun ki o ma yo rara ye ki a wo Filipi ori kerin Filipi ori kerin ese ikerin Filipi ori kerin ese ikerin e ma yo ninu oluwa ni igba gbogbo mo si tun wi e ma yo oni e ma yo ninu oluwa niwon igba ti a ti mo we pe a wa ninu oluwa niwon igba ti a ti mo we pe a ko si lodo esomo a ki se eru esu eru ese eru aye tabi eru eran ara mo ti a ti mo we pe ati dariji wa ati da wa sile a n gbe inu Jesu Jesu n gbe inu wa a wa ninu ore ofe Olorun igbala Olorun o wa ninu wa a n yo ayo orun lati inu aye nisisiyi ni gboose a o lo si orun nibi ti ayo ki dekun o ni nigba ti a mo wipe a ti wa ninu Oluwa o ni ki a ma yo ni igba gbogbo o ni ki a ma gbagbe o ni mo tun wi fun yin e ma yo nigba wo ni a ri wipe o ye ki omo Olorun ki o ma yo nigba gbogbo ni o ye ki a ma yo bi a ri je o ye ki a yo bi o dabi eni pe o ku die fun wa o ye ki a yo bi a ti gbadura ti Olorun ti dahun lese kese o ye ki a ma yo sugbon bi a tun gbadura ti Olorun ti o fe dan igbagbo wa wo ti Olorun ti o fe mo boya a feran ohun ju awon nkan ti a n bere lowo ohun lo tabi a n si ohun nitori awon nkan ti a n ri gba lowo ohun ti o dese duro die ti o fe mo kini iha ti a ko si ohun kini ife ti a ni si ohun kini a o se kini a o so bi ohun ko ba dahun lesekese iru igba bee ti a mo we pe Olorun yire wa wo ni o Olorun dan wa wo ni o Olorun fe wo ohun ti igbekele wa ohun ti a yo wa to duro le lori iru igba bee ni o ye ki a ma yo bi o dabi eni wo pe ko si ohun ti o ye ki a je a o ti ni won to abi a ni inu nibi ni tabi o dabi eni wo pe a n so awon eniyan ninu nibi ni yi won so won sinu ewon tabi o dabi eni pe ibanuje wa abi a padanu awon nkankan nitori pe a mu iduro wa gege bi onigbagbo tabi a ni awon isoro ti o le ponran tabi o dabi eni wo pe a wa ni iwaya ogun ija ogun ninu aye yi o ye ki a ma yo ni igba gbogbo telemi ka lo si bibeli ninu habakuku ori keta lati ese iketadinlogun habakuku ori keta lati ese iketadinlogun bi igi opoto ki yo tile tana ti eso ko si ninu ajara ise igi olifi yo si je asedanu awon oko ki yo si mu ounje wa a o ke agbo eran kuro ninu agbo owo eran ki yo si ibosomo ki yo si ni ibosomo sugbon ninu nkan wonyi o ni sibe emi o ma yo ninu Oluwa emi o ma yo ninu Olorun igbala mi o n so fun a wipe bi o tile je wipe oda wa bi o tile je wipe iyan ja bi o tile je wipe a ori je to bi o tile je wipe ise eran osin wipe won o lere to bo n se ri tele bi o tile je wipe ise oko tabi ise awon agbe wi pe ko gberu ko lo soju bi o ti ye ki o ri oni sibe sibe oni emi o ma yo ninu oluwa emi o ma yo ninu olorun igbala mi kini ayo be ki lo ma nfa ni igbese aye wa wese kokandilogun oluwa olorun sini agbara mi oni ohun o si se ese mi bi ese agbonrin lori ibi giga ni mi ni yo mu mi rin o so fun awe pe bi a ba yo ninu oluwa ni asiko ni akoko wahala bi a ba yo ninu oluwa ni akoko inu ni bi ni bi a ba yo ninu oluwa ni igba gbogbo we pe o daju we pe iyipada rere yo de yo mu agoke yo gbe waga yo mu ani tesiwaju yo mu lo si ibi giga mo so le kan we pe lakoko inu ni bi ni pelu o ye ka ma yo ninu oluwa bi a ba nse fitina wa bi a ba koju ija se wa bi o ba da bi eni wepe a n soro wa gege bi ati bi a n pe gan wa nitori wepe a gbagbo ninu Jesu Christi o ye ki a yo orun ayo igbala olorun ki o wa ni igbese aye wa ise awon aposteli ese ori karun ese ogoji ati ese ogoji lekan ise awon aposteli ori karun ese ogoji ati ese ogoji lekan won si te won si te si tire nigba ti won si pe awon aposteli wole won lu won won si kilo fun won pe ki won ki o ma se soro le oruko Jesu mo won si jowo won lowo lo ki won ni won se nigba ti won ti lu won nigba ti won ti se won ise nigba ti won ti fitini won bayi ti won si ti kilo fun won ti won so fun pe iya popo ni o de ba won bi won ba tese waju lati ma wa so oruko Jesu won se ikokan le logoji nitori na won si lo kuro ni waju ijo ajo igbimo won yo won ba nu je o won yo won o sokun o won yo won o kerora we pe ah ewo lo de ba won yi kini ti won gba Jesu Christ gbo o ni won yo nitori ti aka won ye si iya ije nitori oruko re nitori be o ye ki awa papa ki a ma yo ninu oluwa bi atile ni wahala die bi atile ni inu ni bi ni o ye ki a ma yo ninu oluwa awon aposteli ti an kan nipa won yi igba kan wa igba kan de ni igbese aye won ti a ri wo pe won ti le so won sinu tubu sugbon sibe sibe ninu ni ogonjo oru ninu tubu yi ni won be si ni yo ye ki a wo ise awon aposteli ori 16 ese 25 sugbon laarin ogonjo Paul o Sila n gbadura won si n korin iyin si Olorun awon ara tubu si teti si won lojiji isele nla sise to be ti ipile ile tubu mititi ogan gbogbo ilekun si si ide won si tu sile o se se ki a ri enikeni ninu wa ki o ma so pe ah o n ti ka iyiri o ka ri se o n se nigba ti o ba bo sinu wahala se o n se bayi se o n gbadura se o n korin se o n yo niwaju oluwa e ni a ri wepe awon wonyi se bi won ti n yo niwaju oluwa ti won so fun olorun wepe ah olorun adupe lowo re o je olooto o je eni giga o je eni to ju ogba awon eniyan lo o je eni to wa lati ayeraye titi de ayeraye bi won ti yin oluwa logo bi won ti ko niyin si oluwa bi won ti yo niwaju oluwa ninu wahala won ninu ile tubu ti won wa ni a ri wepe isele nla sele logan ni a ri pe gbogbo ide awon ni tubu yi awon ti o wa ninu tubu igbogbo ide won ja atu won sile awon ilekun ti a ti ti pa tele tele na re pe won se won sile pelu agbara olorun bi awa paapa ninu ninu bi ni ninu wahala wa ninu iyan ninu airije bi abale korin si olorun bi abale gbadura ni waju olorun bi abale ma dupe fun awon nkan ti olorun ti se fun wa tele tele a ri wo pe ide wa yo ja awon wahala wa a o mu won kuro wo bi a ba wa ninu ibanuje paapa o ye ki a ma korin si olorun o ye ki a ma gbadura si olorun o ye ki a ma yo niwaju oluwa ni igba gbogbo ni o ye ki a ma yo ninu korinti keji ori kefa ese ikewa korinti keji ori kefa ese ikewa bi eni ti o kun fun ibinuje sugbon awa n yo ni igba gbogbo eni eyi ni itara ati ilepa awon omo olorun eni ari eyi ari iwa bi olorun ti awon eniyan wonyi ni o ni bi eni ti o kun fun ibinuje eje pe ki se ibanuje die ni Paul apostle ni oni o da bi eni pe awon nkan won yi won wa si oju kan latotun latosi lati waju lati eyin oni bi eni ti o kun fun ibinuje oni sugbon sibe sibe awan yo ni igba gbogbo nitori be o ye ki a ma yo ni waju Oluwa bi o ti le je we pe a padanu awon nkan kan ti mo ti so tele tele nitori pe amu iduro onigbagbo ni bi ise nitori pe amu iduro onigbagbo ninu ebi wa nitori pe a ko gbojege fun awon eletan fun awon ti o wa ninu aye awon molebi wa ti won fe ki a koju si won ki a ti ko eyin si Jesu Kristi a ko gbojege a ko peyida nitori be o sese ki a padanu awon anfani die die lati odo won ṣugbọn sibe o ye ki a ma yo ninu Oluwa ninu Heberu ori kewa Heberu ori kewa ese kerin le logbon nitori eyin ba awon ti o wa ninu ide kedun esi fi ayo gba ikolo eruyin esi fi ayo gba ikolo eruyin nitori eyin mo ninu ara yin pe eni oro ti o wa titi ti o si dara ju be lo li orun eni ari ti awon onigbagbo ti isaju ti won se we pe nigba ti a ko won leru we pe nigba ti a je won niya we pe nigba ti a re won je we pe nigba ti a gba eto won lowo won e ti won iba fi bohun e ti won iba fi ma raun e ti won iba fi ma so we pe olorun ki lode ki won ma fi were pe olorun lejo sugbon ari we pe won yo ni waju Oluwa ni akoko ti atun ni awon wahala miran je ki a wo petero kini Petero kini lati ori kerin lati ese ikeji la se ese iketala oni olufe e ma se ka idanwo ina tin be laarin yin eyi ti o de si yin lati dan yin wo be ni pe ohun ajeji le o de ba yin o se se ki idanwo idanwo tin joni bi ina idanwo tin ba tin da okan ru gege bi ina tin da gbo nkan ru idanwo ti o le pupo oni olufe eyin eniyan Olorun e ma se ka idanwo ina idanwo ti o le la npe be idanwo ti joni lara la npe be idanwo ti o dabi eni pe a ko riro eyiri la npe be oni tin be laarin yin eyi ti o de si yin lati dan yin wo lati dan igbagbo yin wo lati dan ife yin si Olorun wo lati dan ijolo ton yin wo lati dan ifara eni rubo ijowo ayin lowo fun Olorun lati dan wo lati dan gbogbo awon ilerita tin se fo Olorun ma je mu ti a tin ba Olorun da lati dan won wo oni awon idan won yi to de sarin wa lati dan igbagbo wa wo lati dan ife wa wo lati dan ijowo eni lowo ti a ni lati dan wo oni bi ohun ajeji ti o de ba yin sugbon niwon bi eyin ti je alabapin iya Kristi e ma yo ki e si le yo ayo popo nigbati aba fi ogo re han nitori be e je ki a ma yo ni igba gbogbo ni ipari je ki a wo ohun to ma nsele bi aba ni ayo Olorun yi ni igbese ayo ni igbese aye wa bi aba fi ayo gba ohun gbogbo inu ni bi ni de ni iyan lo de tabi ari je tabi ari sese tabi inu tubu le ati le fi wa si nitori igbagbo ninu Kristi tabi ibanuje ni tabi o pe a ni ikolo eru abi dukia aye yi tabi a ni awon idanwo bi ina to njoni tabi a ni awon ogun to nja yi waka kini o ye ki a se bi o tire ninu beli o ye ki a ma yo bi a ba nyo be kini awon nkan ti yo sele je ki a wo la apere kan ni igbesi aye oba kan ninu bibeli ninu chronica keji chronica keji ori ogun chronica keji ori ogun lati ese ikini o si se leyin eyi ti awon omo Moabu ati awon omo Amoni ati ninu awon omo Edomu pelu won gbe ogun to Jehoshaphat wa ese iketa Jehoshaphat siberu o si fi ara re si ati wa Oluwa o si kede awe ja gbogbo Juda wo ese ikokanlelogun o si ba awon eniyan na gbero o bi won pe kilo ye ka se nitori wahala ti dele ogun ti de kilo ye ka se kini amoran ti won fe fun ohun gege bi oba kini igbese ti o ye ki a gbe ki ogun yi ki o le pari nitori awon eniyan won yi bi won ba je ki ogun yi ki o ma tese waju o daju pe ohun ti o ma nsele leyin ogun ni pe wahala iyan airije yo de inu ni bini yo si de bi awon won yi ba segun won won ma fi ti won una won won ma se won ni wahala o se se ki won ko awon miran ninu awon jagun jagun won ki won ko won lo si ile ajeje ki won so won di eru ibanuje popo ni o si ma tele ru nkan be nitori pe a o ya ebi nipa awon mo baba kuro yo ko iya ati awon omo lai si olupese ati olutoju fun won o sese ki a ri wo pe a o ba opolopo dukia opolopo ile opolopo ohun ni won je nitori ogun yi o sese ki o mu idanwo nla ba won ogun yi o je ohun ti o ba won lero sugbon nigbati Josafati ti o ri ogun nla ti o de ba won yi awon oba keferi ti won para ti won parapo ti won fe lati segun won o gbimo pelu awon eniyan re we pe kini ki o ye ki a se kini mo ti won fun wese kokan le logun le kan si o si ba won awon eniyan na gbero o si yan awon akorin si oluwa ti yo ma yin ewa iwa mimo bi won tin jade lo ni waju ogun na ati lati ma wi pe eyin oluwa nitori ti anu re duro lai lai awon won yin yo ni waju oluwa won ko ti segun sugbon won yo won ko ti ri ipari ogun yi sugbon won yo awon ota won si nle pa won sugbon won yo nje won se be nigba ti awon ota wa nitosi nigba ti o dabi eni wo pe wahala wa fun je won yo ninu oluwa wese ikeji le logun nigba ti won si bere si ni korin ti won si yin oluwa oluwa yan ogun ehin si awon omo amoni ati moabu ati awon ara oke seiri ti o wa si juda o si kolu won bayi ni a ri pe isegunde isegunde de isegunle de fun awa na bi a ba n yo ninu oluwa bi a ba n kigbe si oluwa bi a ba n ko ni iwaju oluwa o ye ki a dide duro o ye ki a so fun olorun wi pe awa n yo niwaju re o ye ki a ko ni iwaju oluwa o ye ki a re niwaju oluwa o ye ki a so fun olorun wi pe ati biti olorun nitori be ninu wahala ninu iyan ninu ikonju ninu nibini ninu ohunkohun ti o le de ba ninu aye yi wo pe a o ma yo niwaju oluwa gbohun re soke ki o yo niwaju oluwa awon won yi nigba ti won ri ogun nigba ti won ri wahala ki se ko won be pe olohun se ti be fun mi olohun se ton fun mi nibi ti won tin yo nibi ti won tin korin nibi ti won tin yo ayo inu didun si oluwa nibe ni ari wo pe isegun je ti won nitori be ki pe oluwa so fun oluwa ki o yo niwaju oluwa wi pe bi awon wahala won yi ti le wa sibe sibe emi o yo niwaju oluwa olorun igbala mi.

ènìyàn. Jẹ́ kí ayé gbọ́ àti ẹ̀kún rẹ̀, ayé àti ohun gbogbo tí ó ti inú rẹ̀ jáde. Bí o bá wo ohun tí Aifáyà ń sọ níhìn-ín, ó kó gbogbo iṣẹ́ ìránṣẹ́, àwọn wòlíì ní Májẹ̀mú láéláé, àti àwọn àpóstólì, àwọn ìránṣẹ́ Ọlọ́run nínú Májẹ̀mú tuntun, ó kó papọ̀. Bí a bá wo àwọn ọ̀rọ̀ wọ̀nyí ní fínífíní, ni wòlíì Aifáyà ó ń kígbe. Ó ní súnmọ́ tòsí, èyí jẹ́ wípé ayé jìnà sí Ọlọ́run. Àyà ayé kúrò nípa sí Ọlọ́run. Nítorí pé wọ́n jìnà sí Ọlọ́run, wọn kò gbọ́ ohùn Ọlọ́run. Èyí ni a fi rán Aifáyà láti sọ fún ayé wípé èé ṣe tí wọ́n fi jìnà réré bẹ́ẹ̀, èé ṣe tí wọ́n fi takété. Èyí ni ohùn ìpè àti ohùn ẹ̀bẹ̀ tí a lóore tí ó ń ké sí wọn wípé súnmọ́ tòsí ẹ̀yìn orílẹ̀-èdè. Bí a bá ń sọ nípa àwọn orílẹ̀-èdè, àwọn orílẹ̀-èdè tí wọ́n wà nínú òkùnkùn, àwọn orílẹ̀-èdè tí ó jẹ́ wípé ìbọ̀rìṣà ní ìsìn wọn, àwọn orílẹ̀-èdè tí wọ́n rò pé wọ́n mọ Ọlọ́run ṣùgbọ́n tí wọn kò mọ Ọlọ́run, àwọn orílẹ̀-èdè tí wọ́n rò wípé bóyá nígbà tí wọn kò ní òjò, àwọn rúbọ sí òrìṣà wọn, wọ́n rò wípé òrìṣà ló rán òjò sí wọn. Àwọn orílẹ̀-èdè tí wọ́n rò wípé nígbà tí ọ̀dá tí ó dá gbogbo ilẹ̀, àwọn rúbọ sí òrìṣà wọn wípé nítorí bẹ́ẹ̀ irúgbìn bẹ́ẹ̀ sí níhù, tí wọ́n rò wípé àwọn òrìṣà wọn ló ń fún wọn ní àwọn nǹkan wọ̀nyí láti ní ànító àti àníṣẹ́kù. Èyí ni Aifáyà agbẹnusọ fún Ọlọ́run. Aifáyà alóore akéde ìjọba Ọlọ́run ni ó fi sọ wípé ẹ̀yìn orílẹ̀-èdè tí ó takété, tí ó jìnà réré, ẹ súnmọ́ tòsí. Ó ní kí wọn kí ó súnmọ́ tòsí láti gbọ́. Ó yẹ kí a mọ̀ wípé nígbà tí ènìyàn bá jìnà réré, bí a tilẹ̀ ń sọ ohun tí ó ṣe é láǹfààní, ó ṣeéṣe kí ó má mọ̀, ó ṣeéṣe kí òye kí ó má yé e. Ó wá ń sọ wípé bí wọ́n ti súnmọ́ tòsí, ó ní tẹ́tí sílẹ̀ ẹ̀yìn ènìyàn. Bí a bá ń sọ nípa orílẹ̀-èdè, a ń sọ nípa àwọn ènìyàn tí ó wà nínú rẹ̀. Ó wá ń sọ wípé kí àwọn ènìyàn wọ̀nyí kí wọn kí ó tẹ́tí sílẹ̀ láti gbọ́ ohun tí ó ṣe wọ́n láǹfààní. Ó wá sọ wípé jẹ́ kí ayé gbọ́. Lẹ́ẹ̀kínní, ó ní kí wọn kí ó súnmọ́ tòsí. Èkejì, ó ní kí wọn kí ó gbọ́. Ìkẹta, ó ní kí wọn kí ó tẹ́tí lélẹ̀. Ó ní bí wọ́n sì ti ń tẹ́tí sílẹ̀ tí wọ́n ń gbọ́, jẹ́ kí àwọn wọ̀nyí tí ó ti gbọ́ ohun tí Ọlọ́run ní láti bá wọn sọ, jẹ́ kí wọn kí ó lọ sí ayé láti sọ fún ayé wípé èyí ni àbá tàbí ète Ọlọ́run. Ó ní jẹ́ kí ayé gbọ́. Èyí ni àkòrí ẹ̀kọ́ wa lónìí, jẹ́ kí ayé gbọ́. Mo ti sọ wípé nínú Májẹ̀mú láéláé, èyí jẹ́ iṣẹ́ ìránṣẹ́ àwọn wòlíì. Ohun tí wọ́n ń sọ ni wípé kí àwọn ènìyàn súnmọ́ tòsí. Bí o bá wo àwọn ìránṣẹ́ Ọlọ́run ní ìkọ̀ọ̀kan nínú Májẹ̀mú láéláé, yálà à ń sọ nípa Mósè ni, ohun yìí kan náà la ó rí wípé ó kó gbogbo iṣẹ́ ìránṣẹ́ Mósè, ó kó papọ̀. Ohun tí ó ń sọ ni wípé súnmọ́ tòsí ẹ̀yìn orílẹ̀-èdè láti gbọ́, tẹ́tí sílẹ̀ ẹ̀yìn ènìyàn, jẹ́ kí ayé kí ó gbọ́. Bí a bá rò nípa ti Dáfídì, nípa ti Joshua, nípa ti àwọn ìránṣẹ́ Ọlọ́run nínú Májẹ̀mú láéláé, àbí kí a máa sọ nípa ti Dánielì ní Bábílónì, nípa Ṣédrákì, Mísákì àti Àbẹ́dígò, nípa Jóná tí ó lọ sí Nínẹ́fè, àkójọpọ̀ ohun tí wọ́n ń sọ ni wípé ẹ̀yìn orílẹ̀-èdè tí kò mọ Ọlọ́run, ẹ súnmọ́ tòsí, ẹ gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run, ẹ tẹ́tí sílẹ̀, kí ẹ sì jẹ́ kí ayé kí ó gbọ́, kí ó sì mọ̀ ohun tí Ọlọ́run fẹ́. Èyí yìí kan náà ni ó jẹ́ iṣẹ́ ìránṣẹ́ fún àwọn ìránṣẹ́ Ọlọ́run nínú Májẹ̀mú tuntun. Ṣé o rántí ohun tí Jésù Kristì tí ó sọ fún àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ kí ó tó lọ, nígbà tí ó ń sọ wípé ẹ̀yin ó gba agbára nígbà tí ẹ̀mí mímọ́ bá bà lé yín? Ó sì ń sọ fún wọn ohun tí yóò jẹ́ iṣẹ́ wọn tàbí iṣẹ́ ìránṣẹ́.

0: ẹ̀sìn wọn. Ó ní wọn ó sì jẹ́ ẹlẹ́rìí òun ní Jerusalemu, ní Judea, ní Samaria, àti títí dé òpin ayé. Ǹjẹ́ bí o bá wo ọ̀rọ̀ yìí kò jọ ohun tí Isaiah ń sọ wípé súnmọ́ tòsí ẹ̀yin orílẹ̀-èdè kí ẹ sì gbọ́, ẹ tẹ́tí sílẹ̀ ẹ̀yin ènìyàn, jẹ́ kí ayé kí ó gbọ́. Fi rántí nígbà tí ẹ̀mí Ọlọ́run tí ó pe Barnaba àti Paulu tí ó sọ wípé òun ní iṣẹ́ láti rán wọn. Iṣẹ́ wo ló rán wọn? Ó rán wọn ní iṣẹ́ sí àwọn orílẹ̀-èdè. Ohun tí ó sì ń sọ náà ni wípé kí wọn kí ó súnmọ́ tòsí àwọn tí ó jìnà réré. Èyí ni a fi rí wípé Paulu ń sọ wípé àwọn wọ̀nyí ń sin Ọlọ́run àjèjì. Ó ní ṣùgbọ́n Ọlọ́run tí ẹ̀yin ń sìn láìmọ̀. Ó ní òun ni mo mú tọ̀ yín wá. Ó ní kí wọn kí ó fetí sílẹ̀, tẹ́tí sílẹ̀ ẹ̀yin ènìyàn, jẹ́ kí ayé gbọ́. Jẹ́ nígbà tí Jésù tí ó farahàn Jòhánù ní erékùṣù Patmo, kí ló ń sọ fún un? Ó ní iṣẹ́ tí òun ní láti rán sí àwọn ìjọ. Kì í ṣe bẹ́ẹ̀ nìkan, ó ní ẹni tí ó bá ní etí láti gbọ́, jẹ́ kí ó gbọ́. Kì í ṣe bẹ́ẹ̀ nìkan, bí ó ti ránṣẹ́ sí àwọn ìjọ wọ̀nyí, bẹ́ẹ̀ ni ó wá ń sọ àwọn ìṣẹ̀lẹ̀, àwọn àjálù tí ó dé bá ayé lẹ́yìn tí a bá ti gbé gba àwọn àyànfẹ́ sókè. Ohun tí ó ń sọ náà ni wípé kí wọn kí ó súnmọ́ tòsí ẹ̀yin orílẹ̀-èdè láti gbọ́, tẹ́tí sílẹ̀ ẹ̀yin ènìyàn, kí ẹ sì jẹ́ kí ayé kí ó gbọ́. Iṣẹ́ ìránṣẹ́ yìí kan náà ni Ọlọ́run gbélé ọ lọ́wọ́. Iṣẹ́ ìránṣẹ́ yìí kan náà ni Ọlọ́run gbélé mi lọ́wọ́. Bí àwa pàápàá, bí a kò bá yàtọ̀ sí àwọn ìránṣẹ́ Ọlọ́run nínú májẹ̀mú láéláé, àwọn ìránṣẹ́ Ọlọ́run nínú májẹ̀mú tuntun, bí ó bá jẹ́ pé à ń sin Ọlọ́run kan náà, bí ó bá jẹ́ pé a jókòó ti òtítọ́ kan náà, bí ó bá jẹ́ wípé à ń pèsè sílẹ̀, à ń múra sílẹ̀ láti lọ sí ọ̀run rere kan náà, bí ó bá jẹ́ wípé èrè kan náà ni a fẹ́ jogún láti ọ̀dọ̀ Ọlọ́run, iṣẹ́ tí a gbélé wọn lọ́wọ́, èyí ni náà la gbélé wa lọ́wọ́. Iṣẹ́ tí a sì gbélé wa lọ́wọ́ ni wípé kí a pe àwọn tí ó jìnà réré, àwọn tí ó dàbí ẹni wípé wọn kò mọ Ọlọ́run, láti sọ fún wọn wípé kí wọn kí ó súnmọ́ tòsí, láti pe àwọn aládùúgbò wa, àwọn ẹni tí ń bá wa gbélé, àwọn alájọṣiṣẹ́pọ̀ wa, àwọn ènìyàn tí a bá pàdé níbi gbogbo, kí a sọ fún wọn wípé kí wọn kí ó súnmọ́ tòsí láti gbọ́, kí wọn kí ó fetí sílẹ̀, kí wọn kí ó sì jẹ́ kí gbogbo àwọn tí ó wà ní àrọ́wọ́tó, àwọn tí ó wà ní agbègbè, kí wọn kí ó sì gbọ́ pẹ̀lú. Ìjọ jẹ́ aṣojú fún Kristi lónìí. Ojúṣe ìjọ ni láti jẹ́ kí ayé kí ó gbọ́ ohùn Ọlọ́run. Ọ̀pọ̀lọpọ̀ ohùn là ń gbọ́ lónìí. Àwọn ẹlòmíràn tí wọ́n ń sọ nípa òrìṣà, àwọn mìíràn tí wọ́n ń sọ nípa èṣù, àwọn mìíràn tí wọ́n ń sọ nípa ti owó, àwọn mìíràn tí wọ́n ń sọ nípa ti okoòwò, àwọn mìíràn tí wọ́n ń sọ nípa ti ìgbéyàwó àbí ìlọ́kọ, àwọn ẹlòmíràn tí wọ́n ń sọ nípa àwọn ohun ti ayé yìí, ṣùgbọ́n àwa ń sọ nípa ti Kristi, nítorí pé èyí ni iṣẹ́ tí Ọlọ́run gbélé ìwọ àti èmi lọ́wọ́. Ó yẹ kí a mọ̀ wípé ọ̀pọ̀lọpọ̀ ni àwọn tí ó wà nínú ayé tí wọ́n jẹ́ aláìlóye ìbí Kristi. Bí ó tilẹ̀ jẹ́ pé ọ̀gọ̀rọ̀ lè máa yọ ṣe àjọyọ̀, kí wọn kí ó máa ṣe àsè, kí wọn kí ó sì máa ra àwọn oríṣiríṣi nǹkan ní àkókò Kérésìmesì yìí, ṣùgbọ́n wọn kò mọ ìdí tí a fi bí Jésù. Wọ́n jẹ́ aláìlóye iṣẹ́ Kristi dé ayé. Wọ́n jẹ́ aláìlóye ọ̀rọ̀ tí Kristi sọ. Wọ́n jẹ́ aláìlóye àwọn ẹ̀kọ́ Kristi. Wọ́n sì jẹ́ aláìlóye ìgbàlà ńlá tí Kristi tí ó mú wá sí ayé. Èyí ni ó fi jẹ́ wípé ní oṣù kejìlá ọdún, ní ìgbà gbogbo ni a máa ń ṣe ìpàgọ́. Èrèdí ìpàgọ́ yìí ni wípé láti jẹ́ kí ayé gbọ́, láti jẹ́ kí àwọn ènìyàn mọ̀ kí ni ìdí tí Jésù tí ó fi wá sí ayé. Ní oṣù kejìlá ọdún tí a wà yìí, níbi ọjọ́ 18 sí, láti ọjọ́ 21 oṣù títí di ọjọ́ 24 oṣù kejìlá ọdún yìí, a ó ní ìpàgọ́. Èrèdí yìí ni wípé kí àwọn ènìyàn kí ó lè mọ̀, gẹ́gẹ́ bí a ti kà á nínú ìwé Isaiah, wípé a bí Jésù olùgbàlà fún wa. Jẹ́ kí a wo ẹ̀kọ́ yìí ní ìkùrí mẹ́ta. Ìkíní, ète ìpàgọ́ náà. Kí ni ìdí tí a fẹ́ fi ṣe ìpàgọ́ yìí? A ó wò láti inú ọ̀rọ̀ Ọlọ́run. ikeji ipolongo ipago na nitori olorun fe ki iwo ki o ni ipa tabi ni ipin ninu ipolongo ipago na eyin lati so fun awon eniyan lati je ki won ki o mo igbala ti olorun mu wa fun ara aye iketa ki kopa ni kikun nibi ipago na won ti a so dara dara o mo ni ki kopa ni kikun nibi ipago na awon elomiran ti won ko mo ohun ti olorun pese fun won bi ipago ba de o sese ki won kopa ninu re die won le lo ni ojo kini won le lo ni ojo keji tabi won le lo ni ojo meji ninu ojo merin ojo marun tabi ojo mefa sugbon a nso nipa ki kopa ni kikun nibi ipago na je ki a wo lati ikini ete ipago na kini idi ti ipago yi ti o fi waye se eyi je adamo inu ijo dipalai se eyi je ohun ti a kan ma nse lati fi ofin de ara wa lati ma rin lo soke sodo ni asiko keresimesi se a kan gbe eyi le wa lori lati ma ba je ki a se bi a ti fe ati bi o ti won wa ni akoko keresimesi rara ki se be ninu ijo wa nihin a ma wo oro olorun ni finifini a ki fe re oro olorun koja a ma fe mo kini inu olorun a ma fe mo kini ase olorun fun wa gba ti a si wo inu bibeli je ki a jo wo papo eyi ni o ye wa ninu ohun ti a mo wi pe olorun gbele wa lowo lati se ati lati ni ipin ninu re ninu Matthew ori kerin ese ikedogun ati ikerin dilogun ile Sabuloni ati ile Neftalimu li ona okun li oke Jordani Galili awon keferi awon eniyan ti o joko li okunkun ri imole nla ati awon ti o joko ni ibi iku ati labe ojiji re ni imole nla fun nihin le ati ka nipa Jesu Kristi imole aye eni ti o wa lati tan imole fun awon keferi sugbon awon keferi ti a nso nipa re won ko mo nipa Kristi ari apere yi ni gere ti a bi Jesu Kristi ni awon ti a pe ni amoye awon ti a pe ni amoye won yi won ki se eniyan olorun won ki se awon ti o ti nsin olorun ni toto won ki se awon ti o ti mo nipa Kristi nipa Messiah ti nbo sugbon won ni won je awon ti won ni ogbe okan lakoko won ni ipururu okan won sin ohun ti won ko mo ati eni ti won ko mo o si ti je adura won aye o si fun mi lati ma so fun o awon elomiran ti yo je wipe ki won to mo olorun ki won to mo Kristi ni won ti n gbadura wipe olorun fona han mi mo le so fun o awon elomiran ti won gbadura lori awo to je wipe bi o ti le je pe won gbadura lori awo nibi ti won joko si won ma n so fun olorun wipe olorun bi eyi ti mo n tele yi bi ki ba sona fona han mi fimole han mi gege be le amo pelu awon amoye won yi ti won wa lati ila orun si Jerusalem bi won ti wa be ni won bere we pe nibo ni ati bi oba awon Jew eje apere wi pe awon keferi awon ti ko lo Olorun imole nla o tan fun won sugbon won ko mo ibi ti won ti le je anfani imole nla yi eyi ni won fi wa bere ni Jerusalem opolopo lo wa larowo to wa ni ayika wa ti o je wi pe won ko mo ona ati ri olugbala won ko mo ona ati ri imole nla ti o tan fun wa won wa labe ojiji iku won wa ninu okunkun sugbon won gbadura okan won po haha o po gbe o si so wi pe bawo ni awon ti le ri Kristi olufunni ni iye eni ti n funni ni alaafia ẹni tí ń fún ni ní ìgbàlà, ẹni tí ń sọ ayé ẹni di ọ̀tún, ẹni tí ń ṣe rere ní ìgbésí ayé ẹni, ẹni tí ń mú orí burúkú tí ń mú kúrò ní ìgbésí ayé wa. Báwo ni wọ́n ṣe lè mọ Jésù? Nítorí pé ọ̀pọ̀lọpọ̀ tí ó ń wá Jésù, tí ó ń fẹ́ Jésù, tí ó ń fẹ́ láti rí Jésù, tí wọn kò mọ Jésù. Èyí ni Ọlọ́run fi ń tọ́ wa wípé bí a bá ṣe ìpàgọ́ yìí, a ó lè sọ nípa Jésù Kristi. Àwọn ènìyàn yóò lè kóra wọn jọ, èyí tí àwọn ayé ní àkókò tí a wà yìí tí wọ́n fi ń kóra wọn jọ sí ìdí ọtí mímu, sí ìdí àgbèrè ṣíṣe, sí ìdí àti máa ba nǹkan jẹ́, wípé àwa tí a jẹ́ ọmọ Ọlọ́run, àwa tí a jẹ́ ọmọ àlàáfíà, àwa tí a jẹ́ ọmọ ìmọ́lẹ̀, wípé a ó kó ara wa jọ. Ìmọ́lẹ̀ Jésù yóò sì tàn láàrin wa. Àwọn tí wọ́n wà nínú òkùnkùn, tí wọ́n wá ọ̀nà ìmọ́lẹ̀, wọ́n ó sì wá sáàrin wa láti mọ̀ nípa Jésù Kristi, ẹni tí a bí, ẹni tí ó kú fún wa, ẹni tí ó wá láti kó ẹ̀ṣẹ̀ wa lọ. Nítorí bẹ́ẹ̀, ìpàgọ́ yìí jẹ́ ọ̀kan nínú ohun tí Ọlọ́run ti lànà sílẹ̀ fún wa láti máa ní àkókò àti àǹfààní láti mọ Jésù sí àti láti fi han àwọn ènìyàn jù bẹ́ẹ̀ sí. Jẹ́ kí a wo Máàkù orí kẹjọ, kí a wo àpẹẹrẹ Jésù Kristi fúnra rẹ̀. Máàkù orí kẹjọ láti ẹsẹ̀ ìkíní. Lí ọjọ́ wọn ni nígbà tí ìjọ ènìyàn pọ̀ gidigidi tí wọn kò sì lí oúnjẹ, Jésù pe àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ sọ́dọ̀ rẹ̀, ó sì wí fún wọn pé àánú ìjọ ènìyàn ń ṣe mí, nítorí tí ó di ìjọ mẹ́ta nísinsìnyí tí wọ́n wà lọ́dọ̀ mi, wọn kò sì lí ohun tí wọn ó jẹ. Èyí tí mo fi ń ka ibi tí a kà yìí ni wípé kí ó lè yé wa wípé àwa kọ́ ni ẹni àkọ́kọ́ láti kó ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn jọ ní ọjọ́ mẹ́ta tàbí ọjọ́ mẹ́rin. Kí ó jẹ́ wípé láti àárọ̀ ṣúlẹ̀ kò sí ẹni tí yóò lọ síbi okòwò, kò sí ẹni tí yóò lọ sílé, kò sí ẹni tí yóò lọ sùn nílé ara rẹ̀. Tí ó jẹ́ wípé a ó jọ wà lójú kan náà láti máa gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run, láti máa kẹ́kọ̀ọ́ ọ̀rọ̀ Ọlọ́run, láti máa gbàdúrà, láti máa sin Ọlọ́run, àti láti pèsè ara wa sílẹ̀ fún ìjọba ọ̀run tí ń bọ̀. Níhìn-ín ni a rí wípé ọ̀pọ̀ ènìyàn wọ́n pọ̀ jọjọ, tí wọ́n gbárajọ, tí wọ́n sì ń kọ́ ẹ̀kọ́ nípa Jésù, ẹ̀kọ́ lọ́dọ̀ Jésù. Jẹ́ kí a kọ́kọ́ bi ara wa léèrè, báwo ni àwọn ènìyàn wọ̀nyí, báwo ni wọ́n ṣe kóra wọn jọ? Kí ló fà wọ́n jọ sójú kan? Òǹfàwo ló fà wọ́n jáde láti inú ilé wọn, láti ibi iṣẹ́ wọn, láti oko wọn, láti ẹbí wọn, tí ó fà wọ́n jọ papọ̀. Àwọn oríṣiríṣi ènìyàn púpọ̀, ọmọdé wà níbẹ̀, àgbà wà níbẹ̀, ọkùnrin wà níbẹ̀, obìnrin wà níbẹ̀. Kí ni òǹfà tí ó fà wọ́n láti wá sí ojú kan? Jẹ́ kí a wo orí keje ẹsẹ̀ tí ó kẹ́yìn, orí keje Máàkù yìí ẹsẹ̀ tí ó kẹ́yìn. Ẹnu sì yà wọ́n gidigidi ré kọjá, wọ́n wí pé ó ṣe ohun gbogbo dáradára, ó mú adití gbọ́ran, ó sì mú odi fọhùn. Ohun tí ó ṣẹlẹ̀ ni wípé àwọn kan mọ̀ nípa Jésù. Àwọn tí ó mọ̀ nípa Jésù wọ̀nyí ni wọ́n bẹ̀rẹ̀ sí ròyìn rẹ̀ kalẹ̀ wípé ó ṣe ohun gbogbo dáradára. Wọ́n ti wo àwọn tí àwọn Farisi ń ṣe, kò sí ohun tó dára nínú ẹ̀. Wọ́n wo èyí tí àwọn Sadusi ń ṣe, kò sí ohun tó dára nínú rẹ̀. Wọ́n wo ohun tí Herodu ń ṣe àti ohun tí Pilato ń ṣe, kò sí ohun kan tó dára nínú ẹ̀. Wọ́n wo ohun tí àwọn tí wọ́n jẹ gàba lórí wọn láti Róòmù, wọ́n wo èyí tí wọ́n ń ṣe, kò sí ohun tí ó dára. Wọ́n wo èyí tí àwọn ìdílé wọn, èyí tí wọ́n ń ṣe àti ìsìn tí wọ́n ń sìn, wọ́n rí wípé kò sí ohun tó dára. Wọ́n rí ìjákulẹ̀ láti ọ̀dọ̀ àwọn ọ̀rẹ́, láti ọ̀dọ̀ àwọn ojúlùmọ̀, láti ọ̀dọ̀ àwọn alábàágbé. Wọ́n rí wípé kò sí ohun tí ó dára. Ṣùgbọ́n nígbà tí Jésù dé, wọ́n rí wípé ohun gbogbo tí ó ṣe láti ìgbà tí wọ́n ti mọ Jésù, ó jẹ́ ohun tí ó dára. Ǹjẹ́ ìwọ náà ò lè gbẹnu sọ? Ǹjẹ́ ìwọ náà ò lè jẹ́rìí wípé láti ìgbà tó ti mọ Jésù wípé kò ṣe ibi ní ìgbà kan rí? Ó gba ọkàn rẹ̀ là, ó fún ọ lálàáfíà, iwo to ro orusun tele tele iwo ti le le ti ona na tele tele o di eni to ni isimi o di eni to ni ipokanbale iwo ti o ni eje riru tele tele iwo ti o je pe ni igba gbogbo ni esu ati awon emewa re mo ma gbe emi re gbona iwo ti o je wipe ile nle ona na ati sunile o di eti ati wa ni igboro o di oran ko si bi ti o wa ti o ni isimi sugbon gere ti omo jesu gere ti jesu de si igbesi aye re ori wipe gbogbo ide ti o di o o be si ni tu ori pe gbogbo ewon ti a fi di o o be si ni ja ori pe gbogbo ti o ti ku elemi soke o lo sile ori wipe o se ohun gbogbo dara dara aisan ko o je ki o lo inu ibaje inu ko o je ki o lo ibanuje ekun asunrin nigba gbogbo o je ki o dekun ni igbesi aye re o ye ki wo na ki o le so wipe o se ohun gbogbo dara dara bi won si tin ri awon elomiran ti won si nsun ekun asunrin won ri awon elomiran ti won ko mo ona abayo won ri awon elomiran ti won ko ni alaafia na so pe ah mo ba jesu pade o ah mo ti ri jesu o se ohun gbogbo dara dara o se oranti osi to wa ni igbesi aye mi se oranti ajakale arun to wa ninu ebi wa se oranti awon ohun ti o wa epe ti won ti se fun mi lati aye atijo bi mo se ba jesu kristi pade o ka gbogbo e kuro patapata se oranti bi mo se ma so tele tele igbese kuro lorun mi tele tele emi ni won pe ni ayawo ma san tele tele sugbon gba ti mo ti ba jesu kristi pade gbogbo nkan lo ti yi pada ni igbese aye mi won be si ni kede re wo pe o se ohun gbogbo dara dara bi won tin so nkan won yi ni awon eyan bere wuke bawo ni mo le se ri bawo ni iru nkan won yi bawo lo se le je temi pelu eyi ni o fa opolopo awon eniyan jo bi iwo paapa bi o ba je agbenuso bi iwo paapa bi o ba je alore eni ti o le se ipolongo ti o le so fun awon elomiran we pe lati igba ti mo ti ba jesu kristi pade o se ohun gbogbo dara dara o se se ki o ma wipe ah won ti mo nipa jesu se oro wipe won mo nipa jesu ogoro awon eniyan ti o je wipe ni asiko kerisimesi idi oti ni won ma joko si o mo wipe awon ti won ro wipe won se ajodun won yo ayo kerisimesi opolopo ninu won egun ni wo ma gbe igba miran bi mo ba ni anfani lati jade ni Eko lati lo si ibikan ni akoko kerisimesi nitori bi e ba nse ipago bayi igba miran ni odun ti o koja seyin ni ma n lo lati ibikan de ibikan ni akoko yi ohun ti mo ma n ba pade loju ona ko se fenu so ohun ti mo n so ni wepe igba miran iru awon eniyan ti a ro ko mo nipa ibi jesu ti won se ajodun jesu o je mo wepe nipa gbigbe egun Eko nipa be ni won fi ro wipe won se ajodun jesu se awa ti aro se awon ti aro pomo jesu niyan ni opo igba miran bi mo ba nlo ndarin Eko nihin ni asiko kerisimesi ma ri wipe won ti pa titi re patapata ma ri wipe awon omo ti awon onijo won be si ni yo ayo won ni won ti bi jesu se ibi jesu se o so ni di omo ti ni iwo ro wipe won mo nipa jesu wipe won ti bi jesu sugbon won ko mo nipa bi a o ti di atobi won ko mo nipa igbala jesu won ko mo nipa imole ti jesu kristi wa lati tan si igbesi aye wa eyi ni a fi je ajigbese lati so fun awon aladugbo wa lati so fun awon ti o wa nitosi wa wipe abi jesu fun wa ki a ba le ni igbala oni o fi je wipe a fi akoko yi sile lati ojo kọkànlélógún oṣù bó mọ̀wé kọ sọ fún aládùúgbò rẹ wípé rán mi létí o a kì í bámọ̀ tí n bá gbàgbé nítorí ọjọ́ yìí gan-an ni ìpàgọ́ ńláńlá ní ti deeper life ni ó ń ṣẹlẹ̀ nítorí bẹ́ẹ̀ mo ní láti wà níbẹ̀ bí ẹnikẹ́ni bá wá láti pè ọ́ síbì kan bí ẹnikẹ́ni bá láti sọ pé ó yẹ ká lọ síbi ó yẹ ká lọ sọ́hun sọ fún ọmọ rẹ wípé rán mi létí o àwọn ọjọ́ yìí ó jẹ́ ọjọ́ ìpàgọ́ rán mi létí wípé mi ò gbọdọ̀ ní àdéhùn pẹ̀lú ẹnikẹ́ni láti ọjọ́ yìí sí ọjọ́ yìí kí n lè wà ní ìpàgọ́ nítorí níbẹ̀ mo ń sọ fún ọ ọlọ́run wa yóò dábìrà mi ò gbọ́ kí o ṣe àmì o mo ní níbẹ̀ ọlọ́run wa yóò dábìrà nítorí bẹ́ẹ̀ má ṣe jẹ́ kí ohunkóhun kí ó di ọ lọ́wọ́ rí wípé àwọn ọjọ́ yìí ọjọ́ kọkànlélógún titi de ojo kerindinlogbon osu kejila odun yi wipe o wa pelu wa ni akoko ipago na yo wa lati ekun kan si ekun miran eyin ni pe ninu ekun re awon elede gesi awon elede yoruba awon elede ibo ati awon elede miran ti o wa ninu ekun re gbogbo wa a wa ni ibi kan na a o le ni imole ti jesu kristi ti o mu wa wo ese ikesan lori marku ninu marku ori kejo Marku ori kejo ese ikesan awon ti o je to iwon egbaji eniyan o si ran won lo awon ti o je eni pe awon ti o je onje ti a pese ni akoko ipago ti won wonyi won je bi egbaji eniyan bi abanso nipa egbaji o sese ki o ma ye elomiran je kin se apejowe o dabi ki a so wipe 100 lona 30 tabi ki a so wipe 100 lona 20 tabi 40 lona 10 mo ro wipe o ye ki o ye wa bi mo se se alaye ni won je egbaji eniyan 100 lona 30 ki a wo dara dara wipe awon ti Jesu ni gege bi osise to wa lodo re awon aposteli mejila a le fi awon omo ehin bi 70 ti aran lo ni meji meji ni igbese aye Jesu atun le fi won kun won ko ti to 100 awon miran ti won wa gbenu so wipe o se mi lore o mu mi larada o gba mi la o ton imole si igbese aye mi o yi mi pada patapata awon wonyi ni won pon awon eyan wonyi to je wipe won wa pe awon eyan won ijo won pe won jo titi won fi to irinwo lona lona mewa ti mo so fun wa egbaji eniyan nitori be awa na papa o ye ki a so fun awon elomiran o ye ki a fi to won leti o ye ki a je ki o ye won wipe ni akoko ipago yi a fe ko ra wa jo lati je ki imole Jesu Kristi ki o tan ni okan wa ni igbese aye wa je ki a wo Romu ori kedogun anso nipa idi ti a fi nse ipago yi ete ipago na Romu ori kedogun lati ese 20 titi de ese 21 mo duro lati ma waasu irere na ki se nibi ti agbe ti da oruko Jesu Kristi ri ki emi ki o ma se mo amole lori ipile elomiran sugbon gege bi ati ko pe awon eni ti a ko ti soro re fun won o ri ati awon ti ko ti gbo oye yo ye won awon ti a ko ti soro re fun tele tele won ri awon ti ko ti imo Jesu o ye ki a pe won si ibi ipago yi awon ti ko ti ri imole ninu Kristi awon ti ko ti imo nipa oro ijoba Olorun awon ti ko ti ni igbala Olorun awon ti ko ti ni iyipada okan nipa iwaasu ihirere o ye ki a pe won ki won ki o le wa nitori be o je ojuse wa o je aigbodo ma se fun wa lati wa ni ibi ipago yi fun ara wa ati lati pe awon elomiran wa mo ti je ki o ye onisinsin wo pe bi o ti le je pe opolopo ni a le ma ro wipe won mo nipa ibi Jesu sugbon iye ni pe kun ko ti je ti won opolopo ogoro eniyan ni o dabi eni wipe a le ro pe won mo wipe Kristi wa lati odo Olorun opolopo osi mo won o ti di atun bi awon miran pelu bi o ti le je wipe won mo wipe Kristi wa ninu ara sugbon a ko ti so won di eda titun nitori be ankura wa jo papo si bi ipago yi lati je ki o ye gbogbo awa ti a wa nibe wipe abi Jesu Kristi lati fun wa ni igbala je ki a wo Luke ori keji Luke ori keji lati ese ikejo awon oluso agutan be ni ilu na won so agbo agutan won li oru ni papa ti won gbe sase kiyesi angeli oluwa na yo si won ogo oluwa siran yi won ka eru si ba won gidigidi angeli na si we fun won pe ma beru sawo mo mu ihin rere ayo nla fún yín wá tí yóò ṣe ti ènìyàn gbogbo nítorí àbí olùgbàlà fún yín lónìí ní ìlú dáfídì tí ṣe ti kristi olówa. Jẹ́ kí a wo àwọn ẹ̀sọ̀rọ̀ lọ́rùn tí a kà yìí. Ní ìgbà tí a bí Jésù Kristi, ó jẹ́ ohun tí ó ṣe pàtàkì tó bẹ́ẹ̀ tí àwọn áńgẹ́lì tí wọ́n fi ìtẹ́ ọ̀run sílẹ̀, tí àwọn áńgẹ́lì tí wọ́n fi ìsìn àti bíbọ Ọlọ́run ọ̀gá ògo tí wọ́n fi sílẹ̀ lọ́run, tí wọ́n wá sínú ayé, tí wọ́n ń sọ fún àwọn wọ̀nyí báwo ni wọ́n ṣe lè mọ̀, nítorí wọn kò sí ní Jerusalemu láàrin ìgboro, wọn kò sí ní Bethlehemu láàrin ìlú, wọn kò sí níbi tí wọ́n ti lè mọ̀ ní kíákíá. Ṣùgbọ́n bí ó tilẹ̀ jẹ́ wípé wọn kò sí níbi tí wọ́n ti lè mọ̀, àwọn áńgẹ́lì ni ó wá sọ fún wọn. Jẹ́ òrò wípé ohun tí ó ṣe pàtàkì tó bẹ́ẹ̀ tí àwọn áńgẹ́lì tí wọ́n láti fi ọ̀run sílẹ̀ láti wá sọ fún àwọn ènìyàn wọ̀nyí, òrò wípé bí ìwọ bá ní àǹfààní, ó yẹ kí ìwọ náà kí o gbẹnu sọ, kí o sọ fún àwọn ẹlòmíràn tí kò ní àǹfààní àti mọ̀ wípé a bí olùgbàlà fún wa ní ìlú dáfídì, ẹni tí í ṣe kristi olúwa. Bí ó bá jẹ́ iṣẹ́ tí ó ṣe pàtàkì tó bẹ́ẹ̀ tí áńgẹ́lì lè ṣe, báwo ni ìwọ tí ó sọ pé o jẹ́ ọmọ Ọlọ́run, báwo ni ìwọ tí o jẹ́ ara ìjọ kristi, báwo ni ó ṣe mẹ́nu dákẹ́ tó ka ó gbéra tí o ní sọ fún àwọn ènìyàn ní àrọ́wọ́tò rẹ̀ wípé àti bí kristi fún wa. Èrèdí tí a sì fi bí kristi ni wípé ó wá láti ṣe wá lóore, ó wá láti tànmọ́lẹ̀ sí òkùnkùn wa, ó wá láti gba ọkàn wa là, ó wá láti fà wá sí ọ̀dọ̀ Ọlọ́run, ó wá láti múra wá sílẹ̀ fún ìjọba Ọlọ́run. Nígbà tí àwọn áńgẹ́lì wọ̀nyí sọ fún wọn, wọ́n sọ fún wọn ní ọ̀nà tó jágara, ọ̀nà tó yéni, tí àwọn wọ̀nyí tí wọ́n sì múra sílẹ̀ wípé wọn ó lọ wẹsẹ̀ 15, ó sì ṣe. Nígbà tí àwọn áńgẹ́lì náà padà kúrò lọ́dọ̀ wọn lọ sí ọ̀run, àwọn ọkùnrin olùṣọ́ àgùntàn náà bá ara wọn sọ pé ẹ jẹ́ kí a lọ tààrà sí Bethlehemu kí a lè rí ohun tí ó ṣe, ohun tí ó ṣe tí Olúwa fi hàn fún wa. Wọ́n sì wá lọ́gán, wọ́n sì rí Maria àti Josepho àti ọmọ ọwọ́ náà, ó dùbúlẹ̀ nínú ibùjẹ ẹran. Nígbà tí a bí Jésù Kristi olùgbàlà ara ayé, ni áńgẹ́lì ni wọ́n ṣe ìfilọ̀, ni wọ́n ṣe ìpolongo, ni wọ́n sọ fún àwọn ènìyàn wọ̀nyí wípé àti bí Kristi fún wa, kí àwa tí a ti ń sunkún àsundẹ́kun tẹ́lẹ̀ tẹ́lẹ̀, àwa tí a ti ní ìbànújẹ́ àti orí búburú tẹ́lẹ̀ tẹ́lẹ̀, àwa tí ó jẹ́ wípé ẹ̀ṣẹ̀ ni a gbéwọ̀ bí ẹ̀wò tí ó sì ń jẹ gàba lórí wa, àwa tí ó jẹ́ pé a ń sin èṣù, a wà ní abẹ́ ìsìnró èṣù, wípé kí a tujúká, wípé a ti bí olùgbàlà, a ti bí olùdáǹdè, a ti bí ẹni tí ó dá wa sílẹ̀, kristi olùràpadà àti olùgbàlà wa. Lọ́gán tí àwọn ènìyàn wọ̀nyí gbọ́ ni wọ́n ní ẹ jẹ́ kí a lọ tààrà. Mo gbàgbọ́ wípé èyí ni ó yẹ kí ìwọ pàápàá kí ó ṣe. Àwọn olùṣọ́ àgùntàn wọ̀nyí, wọn kì bá mọ̀ bí kì bá ṣe pé àwọn áńgẹ́lì wọ̀nyí wá sọ fún wọn. Àwọn aládùúgbò rẹ̀ báwo ni wọ́n ṣe mọ̀? Èrèdí tí a fi bí Jésù, báwo ni wọ́n ṣe mọ̀ nípa ìgbàlà Jésù Kristi? Àfi bí o bá sọ fún wọn, sọ fún wọn ní ọ̀nà tí ó yé ni, sọ fún wọn ní ọ̀nà tí ó múni lọ́kàn, sọ fún wọn ní ọ̀nà tí yóò jẹ́ òǹfà fún wọn láti lè wá sí ìpàgọ́ yìí tí wọ́n fi sọ wípé ẹ jẹ́ kí a lọ tààrà, ẹ jẹ́ kí a pa iṣẹ́ tì, ẹ jẹ́ kí a lọ tààrà, ẹ jẹ́ kí a pa àwọn ojúṣe mìíràn, ẹ jẹ́ kí a pa wọ́n tì, ẹ jẹ́ kí a lọ tààrà, ẹ jẹ́ kí a pa àwọn nǹkan mìíràn, bíi ká máa rìnrìn àjò, bíi ká máa lọ láti ojú ilé dé ilé, bíi ká máa mọ ẹmu káàkiri, bíi ká máa jẹ oúnjẹ káàkiri, ẹ jẹ́ kí a lọ tààrà sí ibi tí a ó ti mọ̀ ohun tí Olúwa ń fi hàn wá. Jẹ́ kí a wo ẹsẹ̀ 17. Nígbà tí wọ́n sì ti rí i, wọ́n sì sọ ohun tí a ti wí fún wọn nípa ti ọmọ yìí. Àwọn pàápàá gẹ́gẹ́ bí wọ́n ti gbọ́, bẹ́ẹ̀ náà ni àwọn náà di alóore agbẹnusọ fún Ọlọ́run wípé àti bí Jésù Kristi, ohun tí àwọn pàápàá ti rí, ògo ìtànṣán ìmọ́lẹ̀ tí wọ́n ti rí àti ọ̀rọ̀ tí wọ́n ti gbọ́, èyí ni àwọn pẹ̀lú tún fi hàn àwọn tí wọ́n bá pàdé. Ó yẹ kí àwa pàápàá kí a ṣe bẹ́ẹ̀, kí a mọ̀ wípé ìgbà tí a ti mọ̀ nípa Kristi, tí a sì mọ̀ wípé ìpàgọ́ yìí wà fún wa bí o bá jẹ́ ọmọlẹ́yìn Kristi nítòótọ́. Kí ni ohun mìíràn tí ó ṣe pàtàkì fún ọ ní àkókò Kérésìmesì yìí ju lati so ati lati gboju be lo nipa Jesu Kristi eni omu mi lo si akori keji ipolongo ipago na ipolongo ipago na se o mo we pe ni ayika wa ni awon eniyan ma polongo ohun ti o je pataki fun won bi o ba lo legbe titi ori awon ti o je wi pe boya ose iposo ni o se pataki fun won nitori ibi ti won tin sise ni nitori be won ma ko si ara patako to po awon miran o se se ki o je siga ni o se pataki fun won ori eni ti aya ti o gbe ilu lowo ti o nso nipa ki won ma jaye ori won nipa mimu siga o ri awon elomiran nipa o le o se se ki o je ni bi ifowopamo si ni won ya gadagba si ara patako ti won ma so wi pe ki won ki o wa fi ifowopamo si bi kan o si se se nigbati enikan ti ilu wa ti o ro pe o se pataki o se se igba miran o le ri nigbati Mandela ti o fe wa si orile ede wa nihin o ri ni gbogbo opopona ni bi kibi ti o ba nlo pataki lati ibi oko ofurufu de Eko o ri ti a o to aworan Mandela ti a o si to aworan olori orilede wa olori orilede wa ti a o so pe o nbo bi awon ti o wa ninu aye bi won ba npariwo Mandela bi awon ti o wa ninu aye bi won ba npariwo awon eniyan ti awon ro pe o je pataki ninu awujo bawo ni iwo ti o je onigbagbo iwo ti o mo ise ti Jesu Kristi wa se iwo ti o mo iru ohun ti a so nipa Jesu Kristi olugbala wa bawo ni a se le kawo gbera ki a ma le so nipa Jesu Kristi eni ti o wa lati ko ese wa lo o ye ki a so o ye ki a je okan ninu awon omo Olorun ti o se ipolongo ohun ti o nbo wa se ipolongo ohun ti Jesu Kristi ti o wa lati se fun wa titi ipago na yo fi kun fun awon ero mo gbe ri yin je wi pe gege bi e ti feran Olorun gege bi e ti feran Jesu Kristi wi pe e o se ohun ti oro Olorun ti o la sile fun wa yi je ki a wo lati Johanu ori keje Johanu ori keje ese ikerin nitori pe ko si enikeni ti se ohun kohun ni ikoko ti ohun ti kara re si nfe ki a mo ohun ni gbangba o ti a so ni ni pe bi a ba se ipago ti nbo yi bi a ba se ni ikoko ni idakonko ti a ko je ki iyawo ki o mo wo pe ipago wa a ko je ki oko mo wo pe ipago wa a ko je ki awon alabagbe wa mo wo pe ipago wa a ko je ki awon aladugbo mo wi pe ipago wa a ko je ki awon tin raja lodo wa awon ti an raja lodo re a ko je ki won ki o mo wi pe ipago wa a ko je ki awon ti won wa ni ibi oko ero awon ti won wa ni ibi ebote a ko je ki won ki o mo wi pe ipago wa a ko je ki awon ti an ba pade ninu oko ero ninu moto a ko je ki won ki o mo wi pe ipago wa oni ko si enikeni ti n se ohun kohun ni ikoko ti ohun ti kara re si n fe ki a mo ohun ni gbangba bi a ba fe ki awon eyan mo nipa Jesu o ye ki a se ipago yi ni ikoko o ye ki a so ki a je ki awon eniyan ki o mo o ye ki a so nipa iwe pelebe ti a fun awon eniyan nipa iwe feregede ti a ma n le mo ogiri ati nipa iwe owo bi leta ti a le ko si awon eniyan ati nipa iwe ipe gege bi kaadi ti a fi le pe awon eniyan wi pe igba ipagode imole de igbalade iwosan de anfani batambatam lati oke wa wi pe o de o ye ki a so fun awon eniyan ki a ma se je ki ipago yi ati ibi ti a ti n se ipago na ki a ma se je ki o je ohun ikoko o ni bi iwo ba n se nkan wonyi fi ara re han fun ara aye eyi ni Isaiah n so fun je ki a tun wo Isaiah lekan si Isaiah ori kẹrìnlélọ́gbọ̀n ẹsẹ̀ ìkíní súnmọ́tò sí ẹ̀yìn orílẹ̀-èdè láti gbọ́ tẹ́tí sílẹ̀ ẹ̀yìn ènìyàn jẹ́ kí ayé gbọ́ àti ẹ̀kún rẹ̀ jẹ́ kí ayé àti àwọn ohun gbogbo tí ó ti inú rẹ̀ jáde jẹ́ kí wọn kí ó gbọ́ èyí ni iṣẹ́ tí a gbélé wa lọ́wọ́ nípa ìpàgọ́ yìí ìpàgọ́ kì í ṣe nípa ènìyàn ìpàgọ́ kì í ṣe nípa àlùfáà ìpàgọ́ kì í ṣe nípa ti ara wa, ó jẹ́ nípa nǹkan ti Ọlọ́run, ó jẹ́ nípa Jésù Kristì. Ó jẹ́ àti fi Jésù Kristì hàn fún aráyé. Bí mo bá lè sọ ẹ̀rí díẹ̀ fún ọ, ní ìpàgọ́ wa ni a ti rí ọgọ́rọ̀ ènìyàn tí wọ́n ti mọ̀ nípa Jésù Kristì tí a ti gba ọkàn wọn là. Ju bí láti bí ọdún 15 sẹ́yìn ni a ti bẹ̀rẹ̀ ìpàgọ́ yìí tí a ti máa ń ṣe lọ́dọọdún láti ìgbà náà. Ó yẹ kí o mọ̀ wípé ní ìbẹ̀rẹ̀ a ṣe ìpàgọ́ ní Èkó, gbà tó yá a lọ sí Enugu, gbà tó tún yá a lọ sí Onitsha, ní ìgbà mìíràn a ti lọ sí Ìlọrin, ní ìgbà mìíràn a ti lọ sí Kaduna, ní ìgbà mìíràn a ti lọ sí Òwerri. Bí ó tilẹ̀ jẹ́ wípé ọ̀nà jìn nígbà náà, tí ó jẹ́ wípé àwọn ènìyàn máa wọ ọkọ̀ láti ìhín lọ sí Onitsha, láti ìhín lọ sí Òwerri, láti ìhín lọ sí Ìlọrin, síbẹ̀ a rí ọgọ́rọ̀ àwọn ènìyàn tí wọ́n tẹ̀lé wa lọ. Bí o bá jẹ́ ẹni tí ó ti pẹ́ nínú ìjọ Deeper Life, ó rí bóyá ìwọ náà pàápàá o ti jẹ́ ẹni tí ó jẹ́ alájọpín pẹ̀lú wa nínú ìpàgọ́ tí a ti máa ń ṣe. Ṣùgbọ́n wò ó, èyí tí a fẹ́ ní nísinsìnyí kì í ṣe wípé a ní ó yá múra kí a lọ sí Ìlọrin, múra kí a lọ sí Òwerri. Èyí tí a fẹ́ ní nísinsìnyí ó wà létí ọ̀dọ̀ rẹ. Báwo ni ó ṣe jẹ́ wípé ìpàgọ́ yóò súnmọ́ bẹ́ẹ̀? Ìpàgọ́ yóò wà létí ilé rẹ bẹ́ẹ̀? Síbẹ̀síbẹ̀ ò ní ní ìtara láti lè bá wa péjọ. Mo gbàgbọ́ wípé ó jẹ́ ọ̀kan nínú wa. Mo gbàgbọ́ wípé àǹfààní àti oore ọ̀fẹ́ tí Ọlọ́run fẹ́ fún wa ní àkókò ìpàgọ́ yìí wípé kì ó fọ́ ru, wípé ò ní pàdánù rẹ̀. Jẹ́ kí a wo orin Dáfídì, orin Dáfídì orí 78:6. Orin Dáfídì orí 78, ẹsẹ̀ 10 àti ẹsẹ̀ 11. Ìjọ ènìyàn rẹ lè ó tẹ̀dó sínú rẹ̀, ìwọ Ọlọ́run nínú oore rẹ lè ó ti pèsè fún àwọn tálákà. Ẹsẹ̀ 11 Olúwa ti sọ̀rọ̀, ọ̀pọ̀lọpọ̀ lè ogun àwọn ẹni tí ń fi ayọ̀ ròyìn rẹ̀. Bí o bá wo àwọn ẹsẹ̀ méjì wọ̀nyí papọ̀, ó rí wípé Ọlọ́run pèsè fún àwọn tálákà. O mọ̀ wípé ngbà tí a rán Jésù Kristì wá sí ayé, ó jẹ́ ìpèsè fún àwọn tálákà, ó jẹ́ oore ọ̀fẹ́ fún àwọn tí kò lọ́lọ́run, ó jẹ́ oore ọ̀fẹ́ fún àwọn aláìmọ̀kan, ó jẹ́ oore ọ̀fẹ́ fún àwọn tí ó wà nínú òkùnkùn, àwọn tí ó wà lábẹ́ òjìji ikú. Ó jẹ́ ìpèsè Ọlọ́run, ìpèsè ìgbàlà fún àwọn aláìlọ́lọ́run, fún àwọn tálákà. Bí a bá ń sọ nípa tálákà, àwọn tí kò ní ohunkóhun láti fi ṣe ìràpadà ẹ̀mí wọn, àwọn là ń pè ní tálákà. Gbogbo ènìyàn níwájú Ọlọ́run ni a jẹ́ tálákà àti asán. Ṣùgbọ́n Jésù Kristì ni ó wá láti wá sọ wá di Ọlọ́rọ̀ nípa ti ẹ̀mí. Bí a bá ń sọ nípa tálákà, owó náírà kò ṣe nǹkan kan níwájú Ọlọ́run. Bí ènìyàn bá lówó tí ò lọ́lọ́run, bí ènìyàn bá lówó tí ò lálàáfíà, bí ènìyàn bá lówó tí ò ní ìyè ẹnipẹ̀kun, bí ènìyàn bá lówó ṣùgbọ́n tí kò ní agbára láti borí ẹ̀ṣẹ̀ níwájú Ọlọ́run, kò ní nǹkan kan, ó jẹ́ tálákà. Ṣùgbọ́n a sọ fún wa wípé Ọlọ́run nínú oore rẹ̀ ó pèsè fún àwọn tálákà. Ó fún wa ní Jésù Kristì, ó ní ọ̀rọ̀, ó ní ìgbàgbọ́. Nínú ẹsẹ̀ 11 wa sọ wípé Olúwa ti sọ̀rọ̀. Ọ̀rọ̀ wo ni Olúwa ń sọ? Ọ̀rọ̀ tí Olúwa ń sọ ni wípé wo ìpèsè tí mo fún gbogbo ayé, wo ìgbàlà tí mo fún gbogbo ayé, wo ìpèsè tí mo fún àwọn tí kò lọ́lọ́run, àwọn tálákà, àwọn tí kò jẹ́ nǹkan kan níwájú Olúwa. Ó ní Olúwa ti sọ̀rọ̀, ọ̀pọ̀lọpọ̀ sì lé ogún àwọn ẹni tí ń fi ayọ̀ ròyìn rẹ̀. Mo gbàdúrà wípé ó jẹ́ ọ̀kan nínú wọn. Láti àṣálẹ̀ yìí ni ó yẹ kí o máa sọ fún àwọn aládùúgbò rẹ, kò yẹ kí o dúró de ọ̀la. Láti àṣálẹ̀ yìí ni ó yẹ kí o máa sọ fún àwọn aládùúgbò rẹ wípé a ní ìpàgọ́, wípé Ọlọ́run yóò ṣe wọ́n lóore. Jẹ́ kí a wò ó, kíkópa ní kíkún níbi ìpàgọ́ náà, kíkópa ní kíkún nípa ìpàgọ́ náà. Ní àkókò Kérésìmesì yìí, ó ṣe pàtàkì fún wa láti wà ní ibi tí Ọlọ́run fẹ́ kí a wà, nítorí ogunlọ́gọ̀ ni ó máa ń lọ sí ọ̀run àìròtẹ́lẹ̀. Ní àkókò Kérésìmesì, nítorí ọ̀pọ̀lọpọ̀ ìjàmbá mọ́tò àti ikú àìtọ́jọ́ ni ó máa ń wà, ohun tí ó máa ń fà á ni wípé àwọn ènìyàn ìrìnkúrindò ó máa ń pọ̀ jù fún wọn ní àkókò Kérésìmesì. Àtijẹ, àtimú, ìmùtípara ó máa ń pọ̀ fún ọ̀pọ̀lọpọ̀ ni akoko Kérésìmesì ṣùgbọ́n bí a bá jẹ́ ọlọ́gbọ́n ohun tí ó yẹ kí a ṣe ni pé kí a ṣe bí àwọn ọlọ́gbọ́n àwọn amòye tí ó wá láti ìlà oòrùn wípé a ń fẹ́ láti rí Jésù ẹni tí a bí gẹ́gẹ́ bí ọba ẹni tí a bí gẹ́gẹ́ bí olùgbàlà láti kó ẹ̀ṣẹ̀ ara ayé lọ nítorí bẹ́ẹ̀ ó yẹ kí a nípa nínú ohun tí ọlọ́run fẹ́ ṣe ní àkókò yìí mo sọ tẹ́lẹ̀ wípé mo gbàgbọ́ ohun tí mo sì ń sọ ó dúró lórí ohun tí mo mọ̀ láti ọ̀dọ̀ ọlọ́run wípé mo gbàgbọ́ wípé ọlọ́run yóò dábìrà ní ìgbésí ayé wa ní àkókò ìpàgọ́ yìí nípa bẹ́ẹ̀ ó yẹ kí èyí jẹ́ ìpinnu rẹ wo Joshua 24 ẹsẹ̀ 15 bí ó bá sì ṣe búburú lé ojú yín láti sin olúwa ẹyan ẹni tí ẹ̀yin yóò máa sìn lé òní bí òrìṣà wọn ni tí àwọn baba yín tí ó wà ní ìhà kejì odò ti sìn tàbí àwọn òrìṣà àwọn amórì ní ilẹ̀ ẹni tí ẹ̀yin gbé ṣùgbọ́n bí ó ṣe ti èmi àti ilé mi ni olúwa li a ó máa sìn èyí ni ìpinnu Joshua wípé òun máa sin olúwa pẹ̀lú ilé òun ó yẹ kí èyí jẹ́ ìpinnu rẹ̀ náà wípé ìpàgọ́ tí ó ń bọ̀ yìí ó sin olúwa wípé bí ó ṣe ti ìwọ ni àti ilé rẹ wípé olúwa ni ìwọ máa sìn bí ó sì ti ṣe àǹfààní fún wa láti wá sí ọ̀dọ̀ olúwa kí a ba lè níyè ní àkókò ìpàgọ́ yìí ṣe ìpinnu kí o sì jẹ́ kí ìpinnu náà kí ó le tó bẹ́ẹ̀ tí ẹnikẹ́ni kì yóò fi lè yí ọlọ́kàn padà wípé ó nípin ní kíkún ní ìpàgọ́ tí ó ń bọ̀ yìí rántí wípé láti ọjọ́ 21 títí di ọjọ́ 24 oṣù kejìlá ọdún tí a wà yìí ní ìpàgọ́ yìí yóò wáyé ní ibi tí o wà ní ẹkùn rẹ ìbùkún aláìlẹ́gbẹ́ ni ó ń dúró dè ọ́ má ṣe pàdánù ohun tí olúwa ń pèsè fún ọ jẹ́ kí á dìde dúró lórí ẹsẹ̀ wa kí a sọ fún ọlọ́run wípé a ò ní jẹ́ aládàánù a ò ní pàdánù ohun tí ọlọ́run pèsè fún wa ní àkókò ìpàgọ́ tí ń bọ̀ yìí dìde dúró lórí ẹsẹ̀ rẹ àkókò tí ìtò láti lọ sílé òdìdí láti gbàdúrà dìde láti mú ìpinnu dìde láti kópa nínú ìpàgọ́ náà àti ohun gbogbo tí a máa ṣe láti múra sílẹ̀ fún ìpàgọ́ náà nípa wípé iṣẹ́ wà láti ṣe nípa wípé a ní láti wá oúnjẹ níbi ìdáná fún àwọn tí ó wà níbi ìpàgọ́ nípa wípé a ní láti jọ̀wọ́ àkókò wa ohun ìní wa iṣẹ́ ọwọ́ wa ohun gbogbo tí a ní láti jẹ́ kí ìpàgọ́ náà ti ń sọ nípa Jésù Kristì kí ó jẹ́ ohun tí a ó ṣe tí kò ní ní ìjákulẹ̀ kankan kí a sọ fún Ọlọ́run kí Ọlọ́run kí ó lè ràn wá lọ́wọ́ sọ fún Ọlọ́run wípé ó nípin nínú ìpàgọ́ náà ọmọ rẹ yóò wà níbẹ̀ aya rẹ yóò wà níbẹ̀ ọkọ rẹ yóò wà níbẹ̀ ọ̀rẹ́ rẹ yóò wà níbẹ̀ àwọn tí ó ń bá ọ gbélé wọ́n wà níbẹ̀ àwọn tí ẹjọ́ ń ṣiṣẹ́ wọ́n wà níbẹ̀ àwọn aládùúgbò rẹ ó sọ fún wọn sọ fún Ọlọ́run wípé ó kópa nínú ìpolongo àti nínú ìpàgọ́ náà fúnra rẹ̀ jẹ́ kí a gbàdúrà kí a mú ìpinnu tí ẹnikẹ́ni kì yóò lè yí padà
1: Ẹ jẹ́ kí a gbàdúrà. Ọlọ́run aláàánú, olóore ọ̀fẹ́, onífẹ́ jùlọ. A dúpẹ́ lọ́wọ́ yín wípé a tún wá lónìí láti wá gbọ́ ọ̀rọ̀ yín. A wá lónìí fún ìsọjí. A wá lónìí fún ìdáhùn sí àdúrà. A wá lónìí fún ìmọ́lẹ̀ nínú òkùnkùn ayé yìí. awa loni lati le je ki etan awon eni ti o wa ni igbesi aye wa adupe wipe ojojumo ni an ri yin ba adupe wipe e ki se popada adupe wipe e ko yi pada adupe wipe lojojumo ni ileri yin lo ndotun lojojumo ni ijolo oto yin lo ndotun lojojumo ni anu yin lori wa ore ofe yin lori wa lo ndotun lojojumo le mu ki ibokun atorun wa ki o wa si igbesi aye wa e gba pe wa loruko Jesu bi ati wa loni bi e tin ba wa soro an be yin wo pe e o ji e fun ani aye ati anfani lati se okan wa paya lati gbo oro yin an bebe wo pe oro yi yo se wa lanfani an bebe wo pe oro yi yo tan imole si okan wa an bebe wo pe oro yi yo so wa di alagbara yo fun ani okun yo ko wa bi ati gbadura yo ko wa bi ati ri down si adura wa abebe we pe bi e tin ba soro a ko ni je ki on kon ki o di wa lowo wi pe a o fiti si oro na a o duro lori oro na a o se on gbogbo ti e fe ki a se ati wi pe ibokun yin latoke wa ati wi pe ise iyanu latoke wa yo je ti eni kokan wa loruko Jesu adupe pe ti gbo ni loruko Jesu Christ oluwa wa Eje ke wo Matthew ori karun ese ikeje Matthew ori karun ese ikeje alabukun fun le awon alaanu nitori won ri anu gba alabukun fun le awon alaanu nitori won ri anu gba eje ki a wo Samueli keji ori keji le logun ese ikerin din logbon fun alaanu ni wo fi ara re han fun bi alaanu ati fun eni iduro sinsin li olododo ni iwo o fi ara re han fun ni eni iduro sinsin li olododo loni oro Olorun ti an fe yewo ni aanu fun awon alaanu aanu fun awon alaanu o ye ki o ye wa wi pe igbesi aye wa o duro lori aanu Olorun aanu Olorun o je ohun ko se mani fun wa fun gbogbo eniyan ti o wa le aye lai si aanu lati odo Olorun wa aye ti an gbe yi ko le mo riri ohun kankan lati odo Olorun nitori lati gba ti Adamu ti subu lati gba ti eniyan ti subu ni o ti je wi pe idajo ari ayeraye ni iba ma duro de wa lai si wi pe ani ohun kan ti a le gbekele tabi ani ireti kan lati odo Olorun bi ki ba se wi pe Olorun fi anu re han fun wa bi ki ba se wi pe Olorun fun ara re nitori ori ofe re o mu ireti igbala wa fun eni kokan wa je ki a duro na ki a ro ki a gbe yewo wi pe bi ko ba si anu Olorun ninu idile iru idile be ko le duro bi ki ba se pe agba Olorun laye lati fun ani okan anu ati oju anu fun ara wa oko ati aya baba iya ati awon omo won ko le gbe lalaafia lai si anu Olorun ninu ile isin papa laarin adari ati omo ijo laarin okunrin si obirin bi ki ba se wi pe agba anu Olorun laaye ninu okan wa ati lati fi anu Olorun fun ara wa bi enikokan ko le sese wi pe ki agbadun ohunkohun ninu ijo nibi ise wa bi ki ba se wi pe an fi anu bara wa lo ni ibi owo wa bi ki ba se wi pe an fi anu bara wa lo ni ibi ile ti an gbe eni kokan si eni keji re bi ki ba se wi pe an fi anu bara wa lo a o le ni alaafia a o le gbe papo lai si alaafia o ye ki o ye wa wi pe ko si ohun kan ninu wa ko si eni kankan ninu wa ti o le sanwo irapada re nitori pe lati igba ti eniyan ti subu lati igba ti eniyan ti fi olorun sile ti a ti ya eniyan nipa si olorun ni o ti je wi pe a je igbese kan a je olorun ni igbese kan ti ko si enikeni tabi onkohun ti o le san nitori owo tabi iye irapada wa o se iye bi e to be ti a ko ri eni ti o le san igbese yi nitori be anu olorun nikan soso oni o mu igbala wa fun wa gbati mo so nipa igbala mo so nipa igbala kuro ninu ese igbala kuro ninu idajo ayeraye igbala kuro ninu egun ayeraye ti o wa sori gbogbo eniyan nigbati eniyan se sugbon anu olorun oni o sanwo irapada wa anu olorun oni o ran jesu christi omo bibi re nikan soso lati wa gba wa la kuro ninu ese wa nigbati a je ota olorun teti sile daradara we pe elese je ota olorun a wa ninu okunkun tele tele a o mo ona iye ona igbala ona ijoba olorun a se je ota si olorun sugbon anu olorun oni o duro anu olorun o lo mu suru fun wa ti o n duro ki a ba le ronu pada ati we pe ki a ba le gba jesu christi omo bibi re kan soso ki a ba le gba gbo ohun ti a n so ni we pe laisi we pe olorun fi anu han fun wa a ki ba ti ni anfani lati ni igbala bi ki ba se we pe olorun fi anu han fun wa a ki ba ti mo iribiri ohun iyebiye ti jesu christi ti o se lori igi agbelebo a ki ba ti mo ona igbala a ki ba ti le ronu pada a ki ba ti le gba jesu christi omo olorun gbo ki a si ni igbala ninu mika orikeje ese ikeje dinlogun ati ese ikokandinlogun je ke a wo bi olorun se fi anu han fun wa ti o fi dari ese wa je wa tani olorun bi iwo ti o n dari aise dedeji ti o n re iyoku ini re koja ko da ibinu re duro titi lae nitori ohun ni inu didun si anu nitori anu re ni olorun fifi oju ere han fun wa ti o fi mu aisedede wa kuro ti o fi dari gbogbo aisedede wa je wa ti ko je ki ibinu re ki o wa lori wa titi wese kokandinlogun yo yi pada yo ni eyonu si wa yo si te aisedede wa ba iwo si so gbogbo ese won sinu ogun okun ese je ohun ti o wuwo ohun ti o wo wa lorun tele tele o dabi okota olo ti a fi ma n lota tabi ohun ti o tobi ju bee lo o dabi odo ti a fi ma n gunyan ti a so mo wa lorun tele tele nitori bee ni o fi je wipe elese ko le woke nitori eru wuwo ti a so mo olorun sugbon nitori anu olorun wo eni ti a so odo mo lorun tabi eni ti a so olo okuta nla nla ti a so mo lorun ti o teba ti ko le rin siwaju daradara ti ko le se ohunkohun kọmọkọmọ ti o je wipe ibanujẹ dori agbakodo ti o je wipe ẹkun asunrin ni lojoojumọ ti o je wipe ẹru ẹsẹ o n wọ ọlọrun ẹru ẹsẹ n pa ti o je wipe ẹru ẹsẹ o fẹ mu lọ si sare laitọjọ ṣugbọn ti ọlọrun ri wipe ko si ohun daradara kan ni igbesi aye rẹ ko si ohun rere kan ti a le ka si ilọrun ti a le ka mọ lọwọ ti a fi le fi anu han fun un ṣugbọn o je ni ti o je wipe ẹru ẹsẹ n pa ko si le mu ẹru ẹsẹ yi kuro nipa anu ọlọrun nikan soso nje ọmọ ẹni ti mo n sọrọ nipa rẹ iwọ gan ni mo n sọrọ nipa rẹ iwọ ni ẹni naa ti o je ẹlẹsẹ tẹlẹ tẹlẹ iwọ ni ẹni naa ti o je ọdaran tẹlẹ tẹlẹ iwọ ni ẹni naa ti o je wipe ibinu ọlọrun iya ayeraye n duro de ọ iwọ ni ẹni naa ti o je wipe aso ọlọ yi ọlọ ẹsẹ okuta ẹsẹ aso odo odo ẹsẹ aso ọmọ ọlọrun iwọ ni ẹni naa ti o je wipe ibamasi igbadun ibamasi ireti kankan ibamasi igbala lati aro di alẹ ibamasi ohun kan ti o le fun ọ ni ireti lati aro di alẹ ṣugbọn nitori anu ọlọrun o wo ọ ninu ise o wo ọ ninu iya o wo ọ ninu ese re o si so wipe o n fe fi aanu han fun ọ ibamase anu ọlọrun odo ti a somo ọlọrun abama le ja kuro odo yi tabi ọlọ ti a somo ọlọrun o ni iba fa ọ lọ si ọrun arimabo laitọjọ nkan ti asomo olorun ese re yi iya ese yi ba je o ninu aye yi iba je o ninu aye tin bo e o ba lo sonun apadi sugbo oni tani olorun bi iwo ti on dari ase dedeji ti on re iyoku ini re koja ko dai binu re duro titi lai nitori oni inu didun.

nínú ọ̀gbun òkun gbà tó ké nǹkan wọ̀nyí kúrò gbà tó já wọn kúrò lọ́rùn wa ohun tó ṣe ni wípé ó sọ wọ́n sínú ọ̀gbun òkun ó sì mọ̀ wípé bí a bá sọ òkúta tàbí ọlọ ọlọ ńláńlá tàbí odó tí ó tóbi tí ó wo bí a bá sọ ọ́ sínú òkun kì í lè fò ó ó máa ń lọ sí ìsàlẹ̀ òkun ni báyìí ni ọlọ́run ṣe fún ẹ̀ṣẹ̀ wa tó jẹ́ wípé ó ti sọ ẹ̀ṣẹ̀ wa sínú ọ̀gbun òkun tí a kò lè rí wọn mọ́ ṣùgbọ́n kí ni dé tó ṣe bẹ́ẹ̀ ṣe torí wípé a gbàdúrà púpọ̀ ni ṣe torí wípé a sọkún púpọ̀ ni ṣe torí wípé a gbààwẹ̀ púpọ̀ ni ṣe torí wípé a fi ọ̀pọ̀lọpọ̀ ìní wa fún àwọn alágbe ni rárá kò sí ohun tí a lè fi fún alágbe tí ó lè ra ìgbàlà fún wa kò sí ẹkún tí a lè sun tí ó lè ra ìgbàlà fún wa kò sí àdúrà tí a lè gbà tí ó lè ra ìgbàlà fún wa ṣùgbọ́n nítorí àánú ọlọ́run nìkan ṣoṣo òun ni ó mú kí ìgbàlà kí ó jẹ́ tiwa ọlọ́run kò ṣẹ́ nítorí oore ọ̀fẹ́ rẹ̀ nítorí àánú rẹ̀ nítorí oore ọ̀fẹ́ tí ó ní sí wa ìyọnu tí ó ní sí wa òun ni a fi dí ẹni ìgbàlà òun ni a fi ń ké pé ábà bàbá bí o bá ti tọ́ àánú ọlọ́run yìí wò mo kí ọ kú oríire bí o bá ti tọ́ àánú ọlọ́run yìí wò mo rí i wípé o ti mọ jésù gẹ́gẹ́ bí olúwa àti olùgbàlà rẹ ṣùgbọ́n rántí pé kì í ṣe ohun tí a fowó rà ìgbàlà kì í ṣe ohun tí a sọ wípé èmi ni mo jẹ́ ẹni tó tó ẹni tó tọ́ ẹni tó yẹ nítorí bẹ́ẹ̀ ni a fi gba ọkàn mi là rárá kò sí ìṣògo fún ẹnikẹ́ni nítorí jésù kristi nítorí pé ó fẹ́ wa ó kú fún wa nígbà tí àwa jẹ́ ẹlẹ́ṣẹ̀ nígbà tí a jẹ́ ọ̀daràn nígbà tí a jẹ́ oníkúpani ènìyàn nígbà yìí gan ni ọlọ́run fi àánú rẹ̀ hàn tí ó rán jésù kristi láti kú fún wa wo efesu orí kejì láti ẹsẹ̀ ìkẹrin ṣùgbọ́n ọlọ́run ẹni tí ṣe ọlọ́rọ̀ nínú àánú nítorí ìfẹ́ rẹ̀ ńlá tí ó fi fẹ́ wa nígbà tí àwa tilẹ̀ kú nítorí ìrékọjá wa ó sọ wá di ààyè pẹ̀lú kristi oore ọ̀fẹ́ lẹ a ti fi gbà yín là ṣàrí níhìn-ín bí a ti ń dárúkọ àánú bẹ́ẹ̀ ni a ń dárúkọ oore ọ̀fẹ́ nítorí wípé wọ́n máa ń lọ dọ́gbadọ́gba wọ́n máa ń lọ lẹ́sẹ̀ ògbèjì ní ibìkan náà ni àánú ọlọ́run àti oore ọ̀fẹ́ ọlọ́run ó ní ó jẹ́ ọlọ́rọ̀ lé àánú ó jẹ ọlọ́rọ̀ lé àánú èyí ló fi máa ń lè ṣe àánú fún ọ tí ó lè ṣe àánú fún mi tí ó lè ṣe àánú fún àwọn ẹlòmíràn nítorí pé ó jẹ ọlọ́rọ̀ nínú àánú nítorí ìfẹ́ rẹ̀ ńlá kì í ṣe ìfẹ́ kékeré ni ó gbà wá là kì í ṣe ìfẹ́ ti ẹran ara ni ó gbà wá là kì í ṣe ìfẹ́ ti áńgẹ́lì ni ó gbà wá là ìbáṣe wípé ìfẹ́ ti áńgẹ́lì ni ìbáṣe wípé ìfẹ́ ti ẹran ara ìbáṣe wípé ìfẹ́ bàbá ní ti ara sí ọmọ ni a kò bá tilẹ̀ ní ìgbàlà ó ní ṣùgbọ́n nítorí ìfẹ́ rẹ̀ ńlá ìfẹ́ tí ó jẹ́ wípé ọlọ́run nìkan ṣoṣo ni ó lè ní irú ìfẹ́ bẹ́ẹ̀ ó ní ó fi fẹ́ wa nígbà tí àwa tilẹ̀ ti kú nítorí ìrékọjá wa ó sọ wá di ààyè pẹ̀lú kristi oore ọ̀fẹ́ lẹ a ti fi gbà yín là rántí wípé mo ń sọ fún ọ nípa àánú ọlọ́run wípé àánú ọlọ́run ló fún wa ní ìdáríjì àánú ọlọ́run ló fún wa ní ìgbàlà àánú ọlọ́run ló fi oore ọ̀fẹ́ ọlọ́run ló fi fún wa àánú ọlọ́run ló kọ orúkọ wa sí ìwé ìyè lọ́run àánú ọlọ́run ló sọ ọ̀tá ọlọ́run di ọmọ ọlọ́run àánú ọlọ́run ló mú wa kúrò nínú òkùnkùn ló mú wa wá sínú ìmọ́lẹ̀ àánú ọlọ́run ló jẹ́ kí ọlọ ẹ̀ṣẹ̀ tí ó wúwo púpọ̀ tí a so mọ́ wa lọ́rùn tí ó wà nínú ọkàn wa tí ó wà ní ìgbésí ayé wa tí kò jẹ́ kí a ní ìtẹ̀síwájú tí kò jẹ́ kí a mọ bí a ti gbàdúrà tí kò jẹ́ kí a mọ bí a ti ké pe ọlọ́run àánú ọlọ́run tí ó tóbi jọjọ òun ni ó mú kí àwọn ẹ̀ṣẹ̀ wọ̀nyí tí ó wúwo tí ó dídò lè mú kí a wẹ̀ wọ́n nù kí a já wọn kúrò ní ìgbésí ayé wa bí o bá tí ì ní ìgbàlà bóyá o ń retí wípé nígbà tí o bá jẹ́ ẹni tó ní ìwọ̀ntúnwọ̀nsìn tàbí o jẹ́ ọmọlúàbí tàbí o jẹ́ olódodo fún ara rẹ wípé nígbà náà yóò ṣeéṣe fún ọlọ́run láti gbà ọ́ là rárá ìgbàlà kì í wá nítorí wípé a jẹ́ olódodo ìgbàlà kì í wá nítorí wípé a jẹ́ ọmọlúàbí ó ní nígbà tí àwa jẹ́ ẹlẹ́ṣẹ̀ kristi kú fún wa nígbà tí àwa jẹ́ ọ̀tá ọlọ́run a fi ìfẹ́ ọlọ́run hàn wá ní ti wípé kristi jésù kú fún wa nítorí bẹ́ẹ̀ kò sí ohun tó ní láti máa dúró dè òní ni ọjọ́ ìgbàlà òní ni ó yẹ

kò ṣe láti máa bẹ̀rù rẹ̀ bí i sí nǹkan àkọ́kọ́ nìyí wípé kí o máa bẹ̀rù olúwa ọlọ́run rẹ̀ ìkejì láti máa rìn lé ọ̀nà rẹ̀ gbogbo kí a tó sọ wípé a ń sin ọlọ́run ohun àkọ́kọ́ kí a máa bẹ̀rù rẹ̀ ìkejì kí a máa rìn ní ọ̀nà rẹ̀ gbogbo gbogbo ìlànà tí ó là sílẹ̀ kí a rìn nínú rẹ̀ ó ní láti máa fẹ́ ohun tí ọlọ́run bá fẹ́ kí a fẹ́ ohun tí ọlọ́run bá kọ̀ kí a kọ́ ó tún wá ń sọ fún wa wípé àti láti máa sin olúwa ọlọ́run rẹ pẹ̀lú àyà rẹ gbogbo àti pẹ̀lú ọkàn rẹ gbogbo orí ohun mẹ́ta tó ṣáájú kí a tó sọ wípé a ń sin ọlọ́run tàbí a ń ṣe iṣẹ́ ìsìn sí ọlọ́run ó ní lákọ̀ọ́kọ́ kí a bẹ̀rù rẹ̀ lẹ́ẹ̀kejì kí a rìn nínú gbogbo ọ̀nà rẹ̀ ìkẹta kí a fẹ́ ó ní lẹ́yìn náà ni a ó máa sìn pẹ̀lú gbogbo ọkàn àti pẹ̀lú gbogbo àyà wa ní ẹsẹ̀ ogún kí ìwọ kí ó máa bẹ̀rù olúwa ọlọ́run rẹ ó ní kí ìwọ kí ó máa sìn ó rán wa létí wípé ní sísin olúwa ó lọ papọ̀ pẹ̀lú kí a máa bẹ̀rù olúwa àti kí a máa sìn ó ní kí ìwọ kí ó faramọ́ má ṣe faramọ́ òrìṣà má ṣe faramọ́ ayé má ṣe faramọ́ àwọn nǹkan tó wà nínú ayé ó ní kí a máa bẹ̀rù rẹ̀ kí a máa sìn kí a máa faramọ́ nínú Joshua orí kejìlélógún ẹsẹ̀ ìkarùn-ún kìkì kí ẹ kíyè sára gidigidi láti pa àṣẹ àti òfin mọ́ tí Mose ìránṣẹ́ olúwa fi fún yín láti fẹ́ olúwa ọlọ́run yín àti láti máa rìn ní gbogbo ọ̀nà rẹ̀ àti láti máa pa àṣẹ rẹ̀ mọ́ àti láti máa faramọ́ àti láti sìn ín ṣé orí ohun tí bíbélì ń sọ ju abẹ́rẹ́ níkò kí ó tó sọ fún wa wípé kí a máa sìn ín ó ní lákọ̀ọ́kọ́ kí a pa àṣẹ rẹ̀ mọ́ kí a pa òfin rẹ̀ mọ́ ó tún sọ fún wa wípé kí a fẹ́ kí a máa yìn kí a máa rìn ní ọ̀nà rẹ̀ gbogbo àti kí a tó máa pa àwọn àṣẹ rẹ̀ mọ́ kí a faramọ́ ó ní lẹ́yìn náà kí a máa sìn ín pẹ̀lú àyà yín gbogbo àti pẹ̀lú ọkàn yín gbogbo nítorí náà ẹnì kọ̀ọ̀kan wa tí a ti wá síhìn tí a ń gbaradì tí a ń múra sílẹ̀ tí a ń sọ wípé a ó sin olúwa ó yẹ kí ó yé wa wípé rírìn nínú ọ̀nà olúwa ṣíṣe ìgbọràn sí ọ̀rọ̀ ọlọ́run àti níní ìgbàgbọ́ ìgbọràn wípé àwọn nǹkan wọ̀nyí ló máa ń jẹ́ kí iṣẹ́ ìsìn wa kí ó jẹ́ ojúlówó àti ìtẹ́wọ́gbà níwájú ọlọ́run kí wá ni èrèdí tí a ní láti rìn tí a ní láti ṣe tí a ní láti hùwà gẹ́gẹ́ bí a ti ń sọ nínú bíbélì gẹ́gẹ́ bí a ti kà á èrèdí èyí ni wípé ẹni tí ó bá jẹ́ ọmọ ọlọ́run ẹni tí ó bá ti ní ìgbàlà tòótọ́ kìí ṣe ti ara rẹ̀ mọ́ ó jẹ́ ti ọlọ́run nínú Kọ́rìntì kìíní orí kẹfà ẹsẹ̀ ìkọkàndínlógún àti ẹsẹ̀ ogún ó ní tàbí ẹ̀yin kò mọ̀ pé ara yín ni tẹ́ḿpìlì ẹ̀mí mímọ́ tí ń bẹ nínú yín tí ẹ̀yin ti gbà lọ́wọ́ ọlọ́run ẹ̀yin kìí sì ṣe ti ara yín bí a bá ti di ẹni ìgbàlà bí orúkọ wa bá wà nínú ìwé ìyè lọ́run bí a bá ní ẹ̀mí ọlọ́run tí ó ń jẹ́rìí pẹ̀lú ẹ̀mí wa wípé a ti di ọmọ ọlọ́run ó ń sọ fún wa wípé a kìí ṣe ti ara wa nítorí a ti rà yín ní iye kan nítorí náà ẹ̀yin ọlọ́run lógo nínú ara yín àti nínú ẹ̀mí yín tí í ṣe ti ọlọ́run ó yẹ kí a mọ èdè ẹnu ẹni tí ó jẹ́ onígbàgbọ́ àti ìránṣẹ́ ọlọ́run nínú Samuel kejì orí kẹẹ̀dógún ni a ti ń ka ẹsẹ̀ ìkẹrìnlá àti ẹsẹ̀ ìkẹẹ̀dógún ohun tí a ń kà níhìn ó jẹ́ àpẹẹrẹ fún wa bí ẹnì kọ̀ọ̀kan ó jẹ́ àpẹẹrẹ ohun tí ó yẹ kí a máa sọ fún Jésù Kristì olúwa àti olùgbàlà wa ní ìgbà gbogbo ó sì jẹ́ àpẹẹrẹ irú ìwà tí ó yẹ kí a ní.

nínú ìjọ pẹ̀lú àwọn adarí wa nínú ìjọ wò láti ẹsẹ̀ ìkẹrìnlá Samueli kejì oríkẹ̀ẹ́dógún ẹsẹ̀ ìkẹrìnlá Dáfídì sì wí fún gbogbo wọn àwọn ìránṣẹ́ rẹ̀ tí ó wà lọ́dọ̀ rẹ̀ ní Jerusalem pé ẹ dìde ẹ jẹ́ kí a sá lọ nítorí pé kò sí ẹni tí yóò gbà wá lọ́wọ́ Absalomu. Ẹ yára kí a lọ kúrò kí òun má bàa yára lé wa bá kí ó má sì mú ibi bá wa kí ó má sì fi ojú idà pa ìlú run. Níhìn ni a ń rí Dáfídì bí ó tilẹ̀ jẹ́ wípé ó ní ìṣòro ó ní wàhálà bí ó tilẹ̀ jẹ́ wípé ọmọ bíbí inú rẹ̀ ló dìde sí i. Àwọn ènìyàn wọ̀nyí tí a pè ní ìránṣẹ́ Dáfídì síbẹ̀ wọ́n mọ̀ wípé àwọn jẹ́ ìránṣẹ́ àti wípé Dáfídì òun jẹ́ ọba lórí wọn. Wọn ò ka wàhálà tí Dáfídì ní àìlera àléébù tí Dáfídì ní wọ́n gbà wípé ó sì jẹ́ ọba lórí wọn. Wo èdè ẹnu wọn kí o lè yọ wípé àwa tí a gba Jésù gẹ́gẹ́ bí olúwa àti olùgbàlà wa. Irú èdè yìí ló yẹ kó wà lẹ́nu wa ní ẹsẹ̀ kẹẹ̀dógún. Àwọn ìránṣẹ́ ọba sì wí fún ọba pé gẹ́gẹ́ bí gbogbo èyí tí olúwa wa ọba ń fẹ́ wò ó àwa ìránṣẹ́ rẹ ti múra tán. Ó yẹ kí a mọ̀ wípé bí a bá ń bá olúwa sọ̀rọ̀ kí a mọ̀ wípé ó jẹ́ olùgbàlà wa ó jẹ́ ọba fún wa. Bí àwọn tí ó wà nínú ayé bí wọn ò tilẹ̀ gbà á gbọ́ àwa gba Jésù gbọ́ kí a sì mọ̀ wípé gẹ́gẹ́ bí ẹni tí yóò ṣe iṣẹ́ ìránṣẹ́ ó yẹ kí a sọ fún ọ wípé gẹ́gẹ́ bí gbogbo èyí tí olúwa wa ọba ń fẹ́ nítorí òun lé ọba àwọn ọba olúwa àwọn olúwa kí a sì sọ fún ọ wípé ìránṣẹ́ rẹ ti múra tán. Àti nínú ìjọ pẹ̀lú bí a bá ní adarí lórí wa tàbí olùṣọ́ àgùntàn lórí wa ó yẹ kí a lè mọ̀ wípé bí olùṣọ́ àgùntàn bí ó bá ti ń lànà sílẹ̀ wípé iṣẹ́ ìsìn tí a ó ṣe nìyí kìí ṣe wípé kí a máa jiyàn kí a máa sọ wípé rárá ọ̀nà mìíràn wà tó yẹ ká gbé irú iṣẹ́ bẹ́ẹ̀ gbà. Ó ní kí a máa dáhùn bí àwọn ìránṣẹ́ Dáfídì bí wọ́n ti dáhùn kí a sọ wípé ohun gbogbo tí olúwa tàbí tí adarí wa bá ń fẹ́ àwa ìránṣẹ́ rẹ àmúra tán. Nínú àwọn ọba kìíní orí ogún ẹsẹ̀ ìkẹrin ọba Israẹli sì dáhùn ó sì wí pé olúwa mi ọba gẹ́gẹ́ bí ọ̀rọ̀ rẹ ti rẹ lé mi àti ohun gbogbo tí mo ní àwa tí a jẹ́ ọmọ Ọlọ́run. Irú ọ̀rọ̀ yìí ni ó yẹ kí ó wà lẹ́nu wa wípé Ọlọ́run wa olúwa wa ọba lórí wa ọba lórí ìjọ wípé tìrẹ lé àwa àti ohun gbogbo tí a ní nígbàtí èyí bá yé wa yékéyéké a ó fi gbogbo ọkàn wa tẹríba fún gbogbo òfin àti ìlànà rẹ̀ nítorí pé àwọn ọmọ ayé ò káràmáísìkí irú ìjọ̀wọ́ ara ẹni àti irú ìgbọràn àti irú iṣẹ́ ìsìn bẹ́ẹ̀ sí Ọlọ́run ó dájú wípé wọn ó takọ̀ wá wọn ó ṣe inúnibíni sí wa wọn ó gbo ewúro sí wa lójú wọn ó sì gbìyànjú láti dí wa lọ́nà ní gbogbo ọ̀nà. Àwọn wàhálà àti inúnibíni wọ̀nyí ni a ń pè ní àgbélébò a sì ní láti gbé àwọn àgbélébò wọ̀nyí kí a máa tẹ̀lé Jésù kí a sì máa tẹ̀síwájú nínú iṣẹ́ ìsìn Ọlọ́run. Nísinsìnyí ipa kejì nínú ìwàásù wa sísin Ọlọ́run àti ìjọ Ọlọ́run pẹ̀lú ìfara ẹni rúbọ sísin Ọlọ́run pẹ̀lú ìjọ Ọlọ́run jẹ́ kí ó yé ọ wípé bí a bá ń sọ wípé sísin Ọlọ́run a ń sọ nípa sísin ìjọ Ọlọ́run nítorí wípé a ò lè pààlà sáàrin àwọn méjèèjì. Bí o bá ń sin Ọlọ́run o ní láti sin ìjọ Ọlọ́run. Nínú Chronicle 2:5
Chronicle keji ori karun din logoji ese iketa o si we fun awon omo lefi ti nko gbogbo israeli ti se mimo si oluwa o nso nihin awon iranse awon ti won se ise esin ni ile israeli o pe won ni awon omo lefi awon yi ni ati ya soto fun ise esin oluwa o nso fun won wi pe egbe apoti eri mimo ni lo sinu ile na ti solomoni omo dafidi oba israeli ti ko ki yo si je eru li ejika yin nitori tele tele won ma gbe apoti eri mimo yi le ejika ni sugbon won so wi pe ki won ki o gbe lo si temple ti solomoni ti o ti ko oni esin oluwa olorun yin nisisiyi ati israeli awon eniyan re oni esin oluwa bi e ba si tin sin oluwa ki e ranti we pe e o sin awon eniyan re lati ifihan inu iwe mimo ni ati ko wi pe onkohun ti a ba se si eniyan olorun olorun la nse si onkohun ti a ba si se fun awon eniyan olorun olorun ni a nse fun ore tabi ibi ti a ba se si awon eniyan olorun olorun fun ara re ni a nse si lati oni lo je ki o yi o wi pe bi o ba se ka si omo olorun o n se ka si olorun bi o ba se ka si eni to n tele jesu iranse olorun iru ika be ki se eniyan lo n se si o n se ika be o n se si oluwa fun ara re bi o ba si sore bi o ba se se anu bi o ba se se esin bi o ba toju omo olorun kan olorun lo n toju olorun lo n fi ife han fun nitori wi pe ohun ti a ba se fun omo olorun olorun fun ara re la se fun ninu matthew ori kedogbon ese ogoji eyi ni a ri oro jesu to so fun a wi pe bayi ni o ri lojo ikehin ohun kekeke ti a se ohun lanla ti a se yala o dara yala ko dara bi a ba se si omo olorun a se si olorun oba yo si dahun yo si wi fun won pe looto ni mo wi fun yin niwon bi eyin ti se fun okan ninu awon arakunrin mi won yi ti o kere julo eyin ti se fun mi niwon bi eyin ti se fun awon arakunrin mi awon omo lehin jesu ohun yi ti won se si jesu wo ese ikarun dini adota ese ikarun dini adota nigba na ni yo da won lohun wi pe looto ni mo wi fun yin niwon bi eyin ko ti se fun awon fun okan ninu awon ti o kere julo won yi eyin ko se fun mi awon won yi won o mo eko ti an ko yi ki o to di we pe ikupa oju won de won ro we pe bi awon ba ri jesu awon feran jesu bi awon ba ri jesu awon o se ise iranse fun jesu lai mo we pe ise iranse ti a se ore ti a se anu ti a se adura ti a gba itoju ti a se fun awon omo olorun olorun fun ara re oluwa fun ara re la n se nkan won yi fun awon ti a se ko ti a ko se olorun ni a ko se nkan won yi ni a ko se fun ninu ise awon aposteli ise awon aposteli ori kesan ese ikerin ati ikarun ise awon aposteli ori kesan ese ikerin o si subolule eyin so nipa Saulu o gbo ohun ti o nfo si pe Saulu e se ti iwo fi nse inu ni bi ni si mi Saulu ko ti ri Jesu loju koju sugbon o se inu ni bi ni si awon ijo ohun ti Saulu se si awon ijo Jesu so wi pe ohun lo se si oni Saulu
e se ti iwo fi nse inu ni binu si mi o si we pe iwo ta ni oluwa oluwa si we pe emi ni jesu eni ti iwo nse inu ni binu si ohun irora ni fun o lati tapa si egun awa na mo we pe a ma nso ni ede yoruba we pe eni ti aba fe iya re ni omo re wo ni nitori be o ti aba se si omo iya la se si a ma nso pelu we pe eni ti ori ewo re eni ti o na lopa ilewo re ni oni ton korira nitori be ohun to ba se somo olorun ohun to ba se si ijo olorun olorun funra re lo se si o ye ki a wo ipa meji ti ise esin olorun ti o pin si tabi ise esin si ijo olorun ti o pin si ikini si si ijo lapapo gege bi ara kan bi a ba nso nipa si si ijo olorun yi pin si meji ikan ni wepe a nse ijo olorun lapapo bi ara kan ikeji ni wepe a nsin olori jori omo ijo kookan ye ki a wo ni kookan ikini si si ijo lapapo ninu ise awon aposteli ori ogun ise awon aposteli ori ogun ese ikokan de logun bi mo tin fi irele okan gbogbo sin olowa ati omije pupo pelu idanwo ti o ba mi nipa idena awon Jew bi emi ko ti fa seyin lati so nkohun ti o shanfani fun yin ati lati ma ko yin ni gbangba lati ma ko yin ni gbangba e je bi ati nwa suni nisisin yi o je wepe a nse ise iranse fun ijo lapapo lati ma ko yin ni gbangba sugbon tun wa so fun wa wepe lati ma ko yin lati ile de ile e je wepe a nse ise esin fun enikokan tabi si enikokan ninu ijo ninu galatia ori karun galatia ori karun ese iketala nitori ati pe yin si ominira ara ara kiki pe ki e ma se lo ominira yin fun aye sipa ti ara sugbon e ma fi ife sin omo ni keji yin ni kokan o ye ki a mo we pe ani lati sin eni kokan ninu ijo ani lati se ise iranse ise esin fun eni kokan ninu ijo ani awon ojuse kan ninu ise iranse gbangba si ijo lapapo o sese ki a wa ninu egbe awon akorin o sese ki a wa ninu egbe awon tin sona o sese ki a wa ninu egbe awon tin fadura jagun o sese ki a ma dari idapo oju ile o si sese ko je wepe adari ekun la fi wa se o sese ki a je oniwaasu awon iru ise ti a nso won yi won je ise ise ti a nse si ijo lapapo sugbon ise olorun ko pari sibe bi ati ni ojuse ti a nse fun ara lapapo be ni ani ti a nse si enikokan fun enikokan ni inu ise isin wa bi Jesu Kristi bi o se ni ise isin si gbogbo agbaye be lo ni si ijo be lo si ni si enikokan eyi je apere tabi apejuwe fun wa ani ise isin ti a ni lati se si gbogbo agbaye e lo ki e wa su irere fun gbogbo aye ani eyi ti a ni lati se ninu ijo nitori o fi awon kan se bi aposteli bi woli bi ajihirere bi olukoni ati bi oluso agutan ki a le se ara Jesu ni pepe sugbon bi ati ni ise iranse si aye ise iranse si ijo ati ise iranse si enikokan o ye ki a mo wepe irele ni lati gbe wa wo abi a ni lati gbe irele wo ki a le se ise yi apere yi ni Jesu fun wa ninu Johanu ori ketala Johanu ori ketala lati ese ikejila oni Johanu ori ketala ese ikejila nitori na leyin ti o ti we
ese won tan ti o si mu agbada re ti o si tun joko o wi fun won pe eyin mo ohun ti mo se si yin e je pe e ha mo ohun ti mo se si yin se e ti ri ohun ti mo se si yin eyin pe mi ni oluwa olukoni ati oluwa eyin wi rere be ni mo je nje bi emi ti se oluwa ati olukoni yin ba we ese yin o to ki eyin pelu si ma we ese ara yin nitori mo ti fi apere fun yin ki eyin ki o le ma se gege bi mo ti se si yin o ye ki o ye gbogbo enikokan wa we pe a ko le duro gangan bi opo ina oju titi ke a so we pe a n we ese fun elomiran nitori be ise esin wa o gba wi pe ki a rele o gba wi pe ki a bere o gba wi pe ki a teriba ki a to le se ise esin to pe ise esin to peye ati ise esin to je itewogba we pe bi a ba se iru ise be gbogbo emi tinu mi ni o se agbodo ko sile gbogbo emi tin gberaga ani lati ko sile lati mo wi pe ise olorun lowo wa ninu ijo tabi si aye si elese tabi si awon omo olorun o gba wi pe ki a rele o gba wi pe ki a teriba o gba wi pe ki a je oloto si olorun ki a si se ise na gege bi jesu oluwa wa ati olugbala wa bi ohun ti se ise na nisisiyi a n lo si ipa keta sisa apon lati gba awon ti o nula lona kona bi a tin wo nkan yi a wo apere jesu kristi funrara re nitori wo pe o so fun wa o ni ohun ti fi apere lele ki a wa na ki a ma se gege bi ohun ti se ninu matthew ori ogun ese ikeje din logbon ani gege bi omo eniyan ko ti wa ki a se iranse fun bi ko se lati se iranse fun ni ati lati fi emi re se irapada opolopo eniyan oni omo eniyan yi so nipa jesu ko wa pe ki a ma se iranse fun ohun sugbon ohun fe ohun gba lati se iranse fun wa iranse ti o se fun wa ni o je ki a ni igbala iranse ti o se fun wa lo je ko wa lori ige agbelebu fun enikokan wa iranse to se fun wa lo je ko ta ije re sile ki a ba le ni igbala isodotun isodimimo iyipada to peye ninu corinti keji ni iwe mimo tun ran wa leti ohun ti jesu je tele tele ati ohun ti o se ki a ba le ni oro iye ainipekan corinti keji ori kejo ese ikesan nitori eyin mo ore ofe oluwa wa jesu kristi pe bi ohun ti le je oloro ri sugbon nitori yin o di talaka ki a le so yin di oloro la nipa aini re eyi ni ise esin ti jesu kristi to se bi o ba ka itan jesu papa nigbati a fi han nigbati a mu ati nigbati petero yo ida ti o be enikan leti bi jesu ti so wi pe ohun lagbara fun rara ohun lati koya bi ohun ba fe koya sugbon bi ohun ba ko iya na o je wi pe igbala ko ni le je ti wa nitori be jesu ko ko iya gbogbo iya to je nigbati a bi o mo wi pe iya aboje a n gbe kaakiri o mo wi pe iya ile je pelu nitori wi pe o ni omo eniyan ko ni ibi ti yo fi ori re le iya aso je iya gbogbo nkan lo je jesu ati wi pe nigbati a fi han nigbati a mu nigbati a kan mo agbelebo o ni o se se fun ohun lati pe awon legion angeli ki won ki o le je ran wo fun ohun bi on ba fe se be
ṣùgbọ́n Jésù kò fẹ́ kọ ìyàn kí ó ba lè ṣe ìránṣẹ́ fún ẹnì kọ̀ọ̀kan wa. O máa ń gbọ́ tí àwọn èèyàn máa ń sọ wípé àwọn ń kọ ìyàn, onígbàgbọ́ kìí ṣe bẹ́ẹ̀. Èyí ni a fi ń gbọ́ wípé ẹlòmíràn sọ wípé òun ọ̀rẹ́ kọ ìyàn, tàbí ogun kọ ìyàn, tàbí olú kọ ìyàn, tàbí adé kọ ìyàn. Ṣùgbọ́n a sọ fún wa pé bí ó ṣe ti Jésù ni òun ò kọ ìyàn, ó gba ìyà jẹ. Orúkọ Jésù ni ọ̀rẹ́ jìyà, kìí ṣe ọ̀rẹ́ kọ ìyàn. Nítorí ìgbàlà wa ni Jésù ṣe ṣe irú nǹkan wọ̀nyí. Àwa náà kò yẹ kí a jẹ́ ọmọ kọ ìyàn, ọmọ jìyà ló yẹ kí a máa jẹ́. Nítorí ìgbàlà àwọn ẹlòmíràn. Nítorí ìgbàlà wa ni Jésù ṣe ṣe irú nǹkan wọ̀nyí. Àwa náà kò yẹ kí a jẹ́ ọmọ kọ ìyàn, ọmọ jìyà ló yẹ kí a máa jẹ́. Nítorí ìgbàlà àwọn ẹlòmíràn, nítorí ìdáǹdè àwọn ẹlòmíràn, nítorí wípé kí àwọn ẹlòmíràn kí wọn kí ó ba lè kúrò nínú ipò òṣì tí wọn wà, kí wọn kí ó lè lọ sí ọ̀run rere, kí wọn kí ó lè wá sí apá àti olúwa, ó yẹ kí a ṣetán, kí a lè ṣaápọn, kí a lè ṣe ohunkóhun tí ó gbà wá, tí ó ná wa lọ́nàkọ́nà láti gba àwọn tí ó nù láti gbà wọ́n. Ọ̀pọ̀lọpọ̀ ló káwọ́ gbera nípa ti ẹ̀mí, tí wọ́n ń ṣe àwáwí wípé a ò ríṣẹ́ ṣe fọ́lọ́run ni. Ṣùgbọ́n ó yẹ kí a mọ̀ wípé ẹnì kọ̀ọ̀kan wa bí o bá káwọ́ gbera, ọwọ́ tó dilẹ̀ ni èṣù máa ń rí lò. Jésù sì ń sọ fún wa, ó ní èṣe tí o fi dúró láti òní mòní láì ríṣe nínú Matthew orí ogún láti ẹsẹ̀ ìkẹfà ló ti ń jẹ́ kí ó yé wa. Ó ní ó sì jáde lọ lákòókò wákàtí kọkànlá ọjọ́. Ó ní ó rí àwọn aláìríṣe mìíràn tí ó ń dúró. Ó sì wí fún wọn pé èéṣe tí ẹ̀yin fi dúró láti òní mòní láìríṣe. Wọ́n sì wí fún un pé nítorí kò sí ẹni tí ó fún wa lí àgbàṣe. Èyí jẹ́ wípé bí ìwọ náà bí o bá ń ṣerú àwáwí báyìí, ò tí ì la ojú rẹ láti rí oko tí ó pọ́n fún ìkórè. O sì tí ì ṣe etí rẹ láti gbọ́ ohun tí ẹ̀mí Ọlọ́run ń sọ. Èyí ni ó fi ń sọ fún wọn ní ẹsẹ̀ ìkeje yìí. Ó wí fún wọn pé ẹ lọ pẹ̀lú sínú ọgbà àjàrà, èyí tí ó bá tọ́ lì èmi ni ẹ̀yin yóò sì rí gbà. Ọ̀kẹ́ àìmoye àwọn ẹlẹ́ṣẹ̀ ní àyíká wa ni ó ń dúró fún ọ̀rọ̀ ìgbàlà. Wọ́n fẹ́ gbọ́ bí a ó ṣe gbà wọ́n là, wọ́n fẹ́ gbọ́ ọ̀rọ̀ ìhìnrere. Jésù wá ń sọ fún wa wípé kí a lọ láti wàásù fún wọn nínú Matthew orí kẹwàá láti ẹsẹ̀ ìkẹfà. Ṣùgbọ́n ẹ kúkú tọ àwọn àgùntàn ilé Ísírẹ́lì tí ó nù lọ. Bí ẹ̀yin sì ti ń lọ, ẹ máa wàásù wípé ìjọba Ọlọ́run kò sí dẹ̀dẹ̀. Ó ní bí a ó ti túká níhìn-ín, bí a ó ti máa lọ sí ilé wa, bí a ó ti kúrò ní ìpàgọ́, kí a máa lọ, kí a máa wàásù ìrere, kí a máa sọ fún wọn wípé ìjọba Ọlọ́run kò sí dẹ̀dẹ̀. Ẹsẹ̀ ìkẹjọ ẹ máa ṣe dídá ara àwọn olókùnrùn. Ẹ sọ àwọn adẹ́tẹ̀ di mímọ́, ẹ sì jí àwọn òkú dìde, kí ẹ sì máa lé àwọn ẹ̀mí èṣù jáde. Ó wá sọ fún wa wípé kìí ṣe tolówó, kìí ṣe wípé bí a bá ti ń ṣe tán kí a máa tọrọ owó lọ́wọ́ àwọn tí a ń ṣiṣẹ́ ìránṣẹ́ fún. Ọ̀fẹ́ lè ẹ̀yìn gbà á, ọ̀fẹ́ ni kí ẹ fi fún ni. Ṣó ṣe é ṣe bẹ́ẹ̀? Mo ní ṣó ṣe é ṣe bẹ́ẹ̀? Nínú Lúkò orí kẹwàá ẹsẹ̀ ìkejì àti ẹsẹ̀ ìkẹta, ó sì wí fún wọn pé ìkórè pọ̀, àwọn ẹlẹ́ṣẹ̀ wọ́n pọ̀ ju àwọn ẹni tí ó ti di ẹni ìgbàlà. Nítorí bẹ́ẹ̀ ìkórè pọ̀, àwọn tí wọ́n ń dúró láti gbọ́ ọ̀rọ̀ ìhìnrere, ọ̀rọ̀ tí yóò gbà wọ́n là, ọ̀rọ̀ ìrònú pọ̀wàdà, ọ̀rọ̀ ìgbàgbọ́, ìkórè pọ̀, àwọn tí wọ́n ń lọ sí ilé ìsìn. Ṣùgbọ́n tí ó jẹ́ wípé ọ̀rọ̀ ìhìnrere, ẹ̀kọ́ ìhìnrere, bí wọ́n ṣe ní ìgbàlà kò tí ì yé wọn, wọ́n pọ̀, ìkórè pọ̀, ṣùgbọ́n àwọn alágbàṣe kò tó nǹkan. Nítorí náà ẹ bẹ Olúwa ìkórè kí ó lè ran àwọn alágbàṣe sínú ìkórè rẹ̀. Mo gbàdúrà wípé
pe o je kan ninu won lara awon ti o lo wa awon ti o sonu awon ti o wa ninu ese awon to n papo ninu ese lara awon ti o lo wa won ti o mu won wa sile si odo Jesu ninu Luke ori kedogun Luke ori kedogun lati ese ikerin okunrin wo ninu ninu yin ti o ni 100 agutan bi o ba so okanu ninu won ti ki yo fi mokandinlogorun iyoku sile ninu iju ki ti ki yo si tose eyi ti o nu lo ti ti yo fi ri ti ti yo fi ri on ti olorun so fun ani we pe ki a to awon ti o nu lo ki a wa won ki a wa so si won ki a gbadura fun won ki a se gbogbo ni ipa wa ti a le se ti ti a o fi ri won ti ti a o fi jere won sinu ijoba olorun nigba ti o si ti ri tan o gbe eleji ka re o nyo ayo kan ti a ni ni we pe awon elese won ri igbala bi o ba si iru igbala be fun awon ti nse gbe ko si ayo kan ti o le ni gege bi omo olorun nigba ti o si de ile o pe awon ore ati aladugbo re jo o wi fun won pe e ba mi yo nitori ti mo ri agutan mi ti o ti sonu mo wi fun yin gege be li ayo yo wa li orun lori elese kan ti oronuko ada ju lori oloto mokandin logorun lo ti ko se aini ironuko ada eyi ni ise to je wa logun ise jere okan ise to se pataki julo ise to sumo okan olorun julo oluwa nfe ki a gbagbe irora wa oluwa nfe ki a fi ilepa ti aye ki a fi sile ki a parada iponju ki a parada iya ki a pinu ki a jeje we pe ati setan lati nowo lati nora fun igbala awon elomiran aba ati setan oluwa nfe ki a tarasasa lati fi ona igbala han awon elese tin segbe gege bi Paul gege bi Esther bi won ti pa idiwo gbogbo ti sapa kan ti won si ba olorun damaje mo we pe won o je ohun elo igbala fun igbala ohun elo igbala fun igbala okan awon elese be na ni olorun so we pe ki a pa gbogbo idiwo ki a pa won ti sapa kan ki a ba le je ohun elo igbala fun okan awon elese olorun be lowo re we pe ki o dide we pe ki o se ki o se kia ki o lo so fun awon elese ki a je ile ti omo olorun je ki a je ile ti omo ki a ma je agbo magba bi o ba je ile ti omo gbo bi olowa ti nbebe ise wa fun gbogbo wa gbo bi emi ti nwi pelu we pe je ipe na bayi mo setan lati sise fun o Jesu emi de ran mi mo fe lati se ife re ni pepe won lo sibi to ba ran mi mo setan lati sise fun o Jesu emi de ran mi bon not ile shokun ero ko ba mi mo setan fun ise olowa ohun kan pe o nisisiyi feti si ohun na o nso si o leti jeje je ipe na bayi pe mo setan lati sise fun o Jesu emi de ran mi okan popo won ku ninu ose yara lati se iranwo nitori akoko nko ja lo dide nisese ki o so fun Jesu bayi pe mo setan lati sise fun o Jesu emi de ran mi mo fe lati se ife re ni pipe won lo sibi ti o ba ran mi mo setan lati sise fun o Jesu emi de ran mi bona ti le shokun eru ko ba mi mo setan lati sise fun o Jesu emi olorun pe o on so fun wi pe ki o dide lati sise fun olorun nitori ikore po alagbase o to nkan o wa so fun wi pe ki o mura sile ki o setan lati jiya ki o setan lati farada iponju ki o setan lati na ohun ko ohun ti o gba o ti o na ki o setan lati nawo lati nora lati gba awon elese awon to nku ninu ese lati gba awon elese awon to wa ninu okokun lati gba awon elese awon ti won o mo nipa Jesu olugbalo oluwa wa ki o setan
ki o setan ki o mura sile lati se onkon ti o gba lati na onkon ti o na lati so fun awon elese wi pe igbalawa lese agbelebo pe won wa mu won wa je ki won ki o gbo oro igbala lati enu re olowa ran oni ise se o fe ko ise fun olorun olowa ran oni ise n pe o wi pe ki o jeje ki o so fun olorun wi pe mo setan lati sise fun jesu mo de o ran mi

0: Ẹ jẹ́ kí a gbàdúrà.
1: A tún wá lẹ́ẹ̀kan sí lónìí, bàbá, láti wá bá ọ pàdé, láti wá gbọ́ ọ̀rọ̀ rẹ. A sì ń bẹ̀ ọ́ wípé gbogbo àwa tí a wá lónìí, a ó sálà kúrò nínú ìjì ìgbẹ̀san tí ó ń bọ̀ sí ayé. A ó sì lè sinmi ní ọ̀dọ̀ Jésù Kristì. Ǹjẹ́ a ń bẹ̀ ọ́ wípé wíwá síbí wa lónìí àti ní ìgbà gbogbo pé kí ó má jà á sí asán. Gbogbo ohun tí ó bá yẹ láti mú sí ètò ní ìgbésí ayé wa, fi wọ́n hàn wá, kí o sì jẹ́ kí ẹ̀jẹ̀ Jésù Kristì kí ó wẹ̀ wọ́n nù pátápátá. Ṣàánú fún wa, jẹ́ kí ọ̀rọ̀ rẹ kí ó rí ibi ìbùjókòó ní ọkàn wa lónìí. A dúpẹ́ pé kò tí gbọ́ tiwa. Ní orúkọ Jésù Kristì Olúwa wa. Ó ṣeé ṣe kí o ti gbọ́ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ohun tí mo fẹ́ kà fún ọ láti inú ìwé Genesis orí 19. Láti ẹsẹ̀ 12 dé ẹsẹ̀ 17. Ohun tí mo sì ń fẹ́ kí o ṣe àyẹ̀wò kí o sì ṣe ohun kan pàtó nípa rẹ̀ ni wípé sá àsálà fún ẹ̀mí rẹ. Ìdájọ́ ń bọ̀ nítorí wípé Ọlọ́run láti ọ̀run fún ara rẹ̀ ni ó ti pinnu wípé bí ẹni búburú bá ń ṣe búburú ní ọjọ́ kan, ọdún kan, tàbí ọdún púpọ̀ tí ó rò wípé kò sí ìdájọ́, ọ̀rọ̀ Ọlọ́run jẹ́ kí ó di mọ̀ fún wa wípé ìdájọ́ ń bọ̀. Ìdájọ́ yìí yóò sì wá sórí gbogbo àgbáyé pátápátá. Ẹ̀sìnkẹ́sìn tí ó wù kí ẹnikẹ́ni kí ó wà, ohunkóhun tí ó wù kí ẹnikẹ́ni kí ó máa ṣe, àti ibi ìpamọ́ tí ó wù kí ẹnikẹ́ni kí ó wà, Ọlọ́run jẹ́ kí ó di mọ̀ fún wa wípé ọjọ́ kan ń bọ̀ nígbà tí kì yóò sí ibi ìsásí. Ó sì ń kìlọ̀ fún wa wípé bí a bá fẹ́ là, bí a bá fẹ́ ní iyè, òní ni a ní àǹfààní láti lè sá àsálà fún ẹ̀mí wa. Ní Genesis orí 19 tí mo pè fún ọmọ ń bẹ̀rẹ̀ láti ẹsẹ̀ 12. Àwọn ọkùnrin náà sì wí fún Lọ́ọ̀tì pé ìwọ ní ẹnìkan níhìn pẹ̀lú àna rẹ ọkùnrin àti àwọn ọmọ rẹ ọkùnrin àti àwọn ọmọ rẹ obìnrin àti ohunkóhun tí ìwọ níní ìlú mú wọn jáde kúrò níhìn yìí. Nítorí àwa ó run ibí yìí nítorí tí ìgbé wọn di púpọ̀ níwájú Olúwa, Olúwa sì rán wa láti run. Lọ́ọ̀tì sì jáde, ó sì sọ fún àwọn àna rẹ ọkùnrin tí wọ́n ń gbé àwọn ọmọbìnrin rẹ̀ ní ìyàwó. Ó wípé ẹ dìde, ẹ jáde kúrò níhìn yìí nítorí tí Olúwa yóò run ìlú yìí, ṣùgbọ́n ó dàbí ẹlẹ̀tàn lójú àwọn àna rẹ̀. Nígbà tí ọ̀yẹ́ sì ń là, nígbà náà ni àwọn áńgẹ́lì náà lé Lọ́ọ̀tì ní ire wípé dìde, mú aya rẹ àti àwọn ọmọbìnrin rẹ méjèèjì tí ó wà níhìn-ín, kí ìwọ kí ó má bàa run nínú ìyà ẹ̀ṣẹ̀ ìlú yìí. Nígbà tí ó sì ń lọ́ra, àwọn ọkùnrin náà nàwọ́ mú ilé ọwọ́ àti ọwọ́ aya rẹ̀ àti ọwọ́ ọmọbìnrin rẹ̀ méjèèjì. Olúwa ṣàṣàánú fún, wọ́n sì mú u jáde, wọ́n sì fi sẹ́yìn odi ìlú náà. Ó sì ṣe nígbà tí wọ́n mú wọn jáde sẹ́yìn odi tán ni ó wípé sá àsálà fún ẹ̀mí rẹ, má ṣe wo ẹ̀yìn rẹ, bẹ́ẹ̀ ni kí ìwọ kí ó má ṣe dúró ní gbogbo pẹ̀tẹ́lẹ̀, sá àsálà lọ sí orí òkè, kí ìwọ ki o ma ba se gbe eyi ni ohun ti o sele si awon ilu ti an pe ni Sodomu ati Gomora awon ilu mejeji ti adaruko won yi won je elese popo popo ni waju Oluwa ni ori iketala ti Genesis ese ikejila ti ese iketala ni anje ki o to wale ti ohun ti o sele ti Loti ibatan Abrahamu ti o de ilu ti an pe ni Sodomu o si sese ki ohun kan ki o ti sele ni igbesi aye re eyi ti o ya oya Abrahamu ore Olorun eyi ti o ya oya awon eniyan mimo ati awon onihirere o sese ki o je ibi ti a tin wa owo kakiri o si sese ko je pe ibi ti a tin wa ibi isadi ati agbara okunkun ni ati ya waya ore Olorun ati awon eni Olorun o sese ki o je wipe ija ni o ya waya awon oniwaasu irere ti a fi ro wipe bi won o ba gbo ti wa ti awa na o si le gbo ti won bi ikun sinu die ba wa ti a o si fe ni emi idariji a le yapa ki a si jade lo ki a to awon elese ki a to won lo a o le so ohun ti o ya oya awon eniyan mimo awon ore Olorun awon eni igbala sugbon ohun ti o ya Loti ya ore Olorun ni wepe ibi ile ti won wa ko gba won mo Loti si nfe ibi ti ohun yo ti je oga ara re ti o si eni ti yo le ba wi ti o si le ni ohun ini pupo ti o si eni ti o ka lowo ko wepe eyi kini o de ti o fi se yi ni eyi ni Loti fi sa kuro ni odo Abrahamu a n so fun ani ori iketala ese ikejila Abrahamu si joko ni ile Kenani ibi ti o ye omo Olorun lati joko ile Kenani nibi ti Olorun funra ara re ti o n seso lori re nibi ti Olorun ti pese sile ti o si ti se ileri pupo nipa re Abrahamu joko si ile Kenani Loti si joko ni ilu agbegbe ni o si pago re titi de Sodomu awon so fun ani ese ketala sugbon awon okunrin Sodomu se eniyan buburu ati elese gidi gidi ni waju Oluwa ki o to na eka si Loti wepe Loti se ohun ti o dara o ye ki iwo paapa nitori awon Yoruba ma n so fun a pe bi a ba na eka kan se elomiran merin to ku o wa ni odo wo nawo si wa ki a to ma bu Loti we pe Loti se ohun ti o dara o ye ki iwo paapa ki o wo agbegbe re ati ibujoko re awon wo ni ore koriko sun fun o awon wo ni alabasisepo pelu re awon wo ni oludamoran fun o awon wo ni owo otun ati owo osi ati awon ti o gbekele se won ki se awon omuti awon onija awon ole awon onifayawo tabi awon egbe okunkun nitori be bi o ba buru fun Loti eyi n je ki o di mimo fun o si n kilo fun o wipe egbe eye oun eye n to bi ona re bi o ba dara loju awon ole won ti le o bi ona awon ole paapa bi o ba dara loju re iwo na wa ti kuro ni agbegbe won sugbon bi owo ba wowo pelu ole o daju wipe agutan re to n ba jarin bo ti jegbe loju wa o n jegbe ni ikoko o le dabi eni wipe bo ba ti gbe bibeli to ti n bo ni eko bibeli O dàbí alára mímọ́. O dàbí ara ilé Abrahamu. O dàbí àwọn tí ó ti mọ ọ̀nà Ọlọ́run. Yẹ kí n sọ fún ọ, àwọn tí ó ṣe bẹ́ẹ̀ ṣáájú. Àwọn ni Ọlọ́run sọ fún wa ní ìwé wòlíì Isaiah, tí ó ń sọ ní orí 168. Kí rárá, má ṣe dá sí, gbé ohùn rẹ sókè bí ìpè, kí o sì fi ìrékọjá àwọn ènìyàn mi hàn wọ́n, àti ilé Jákọ́bù ẹ̀ṣẹ̀ wọn. Ṣùgbọ́n wọ́n ń wá mi lójoojúmọ́, wọ́n sì ní inú dídùn láti mọ ọ̀nà mi, bí orílẹ̀-èdè tí ó ń ṣe òdodo, tí kò sì fi ìlànà Ọlọ́run wọn sílẹ̀. Wọ́n ń bèèrè ìlànà òdodo wọn ni lọ́wọ́ mi, wọ́n a sì máa ṣe inú dídùn àti súnmọ́ Ọlọ́run. Àwọn wọ̀nyí ni wọ́n máa ń lọ sí ilé ìsìn. Àwọn náà bí àwa ti ń ka Bíbélì ni wọ́n ń ka Bíbélì. Bí a ti ń sọ wípé àgbà Ọlọ́run gbọ́ ni àwọn náà ń jálánká tó, tí wọ́n sì ń fọwọ́ sọ̀yà wípé àwọn pàápàá gba Ọlọ́run gbọ́. Bí ọ̀nà ìsìn bí ó ti ń pè ni àwọn náà ń dìde. Ó ń sọ ní ẹsẹ̀ ìkejì wípé wọ́n ń wá mi lójoojúmọ́. Ibikíbi tí a bá ti ń ka Bíbélì, tí a ti ń dárúkọ Ọlọ́run, tí a ti ń kọ orin sí Ọlọ́run, a ò fẹ́ wọn kù níbẹ̀. Wọ́n ní inú dídùn sí ọ̀nà mi. Kò sí ibi tí àpéjọpọ̀ wà láti ka Bíbélì tàbí láti jọ́sìn tí a ò ní rí wọn ńbẹ̀. Ó ní wọ́n dàbí orílẹ̀-èdè. Kò sọ wípé wọ́n jẹ́ orílẹ̀-èdè tí ó ń ṣe òdodo. Ó ní wọ́n dàbí orílẹ̀-èdè tí ó ń ṣe òdodo. Wọ́n ṣe àfarawé ìwà bí Ọlọ́run. Wọ́n mọ bí a ti gbàdúrà. Wọ́n mọ bí a ti ka sáàmù. Wọ́n mọ bí a ti ka bàbá wa tí ń bẹ lé ọ̀run. Bí wọ́n bá dìde láti ka bàbá tí ń bẹ lé ọ̀run, á dàbí ayé kò tọ́ ń gbàdúrà. Wọ́n lè sọ ọ́ jáde. Ṣùgbọ́n kò ní ìtumọ̀ ní ọkàn àti ilé ẹnu wọn. Ó ń sọ wípé wọ́n dàbí orílẹ̀-èdè tí ń ṣe òdodo. Àwọn ìran Lọ́ọ̀tì nìyẹn o. Tí kò sì fi ìlànà Ọlọ́run wọn sílẹ̀. Wọ́n ń bèèrè ìlànà òdodo wọn ni lé ọwọ́ mi. Wọ́n a máa ṣe inú dídùn àti súnmọ́ Ọlọ́run. Wọ́n tilẹ̀ fi hàn pàápàá nípa iṣẹ́ ìsìn, nípa àdúrà àti ààwẹ̀ wo ẹsẹ̀ ìkẹta. Nítorí kíni àwa ṣe ń gbà ààwẹ̀ tí ìwọ kò sì rí? Nítorí kí lè àwa ṣe ń jẹ ọkàn wa ní ìyà tí ìwọ kò sì mọ̀? Olúwa ń dá wọn lóhùn wípé kíyè sí lé ọjọ́ ààwẹ̀ yín. Ẹ̀yin ṣe afẹ́. Ṣé wọn náà mọ̀ pé afẹ́ kúrò lọ́wọ́ ẹ? Ó ṣeéṣe kí ó jẹ́ ti góòlù, ọ̀ṣọ́ ti ayé. Ó ṣeéṣe kí ó jẹ́ ti àtíkè. Ó ṣeéṣe kí ó jẹ́ ti ìmutípara. Ó sì ṣeéṣe kí ó jẹ́ ti yíyí ẹ̀yìn òkú padà afẹ́nì. Ìṣọ̀ṣọ́ ayé tàbí ìṣe ti ayé tàbí ìwà ti ayé, èyí tí àwọn ènìyàn ń ṣe tí wọ́n mọ̀ pé ó mú ìdájọ́ bọ̀ lórí wọn. Ẹ̀sìn ń fi agbára mú ni ṣe gbogbo iṣẹ́ yín. Kíyè sí, ẹ̀yin ń gbà ààwẹ̀ fún ìjà. Ẹ̀yin ń gbà ààwẹ̀ fún ìjà. Jẹ́ o ti rí ibi tí àwọn ẹlẹ̀sìn tí wọ́n ń gbà ààwẹ̀, tí wọ́n sọ pé tí n bá gbà ààwẹ̀ ọjọ́ mẹ́ta lórí màmá Olú, òun pa agbádùn ara ẹ̀. Màá yọ ọ sí ní ojú àlá, ní ojú ìran. Màá le tó jẹ́ pé ẹsẹ̀ ò ní tólẹ̀. Àfi kí n má ti wọ ààwẹ̀ ìjàkadì ṣẹ́gun lórí màmá Olú. Àwọn tá ń sọ nìyẹn tí wọ́n ń gbà ààwẹ̀ ni fún ìjà àti fún agan àti lílù nípa ìkúkú ìwà búburú. Ẹ má ṣe gbà ààwẹ̀ bí ọjọ́ yìí. Kẹ́ lè gbọ́ ohun yín lé òkè. Ààwẹ̀ irú èyí ni mo yàn bí. àwẹ̀ ogójì ọjọ́. Ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ ìrẹ́jẹ, ìkà, ìpànìyàn tàbí ṣíṣẹ́yún kò kúrò lọ́wọ́ wọn, tàbí kí a já ilé onílé kí a fi bo ti wá. Bí o bá já ilé onílé tó fi bo tiẹ̀, òjò níye wọlé ẹ̀, òjò ìdájọ́ Ọlọ́run. Àwọn tó tún gbọ́n jù ọ lọ tí ẹsẹ̀ wọn àti ọwọ́ wọn gùn ju tiẹ̀, wọ́n á tún já ilé tiẹ̀, wọ́n á tún já fi bo tiwọn. Àwọn tí wọ́n tún gbọ́n ju àwọn wọn nì lọ, wọ́n á tún já ilé tiwọn. Ṣé èṣù ló kúnkún wà lẹ́yìn wọn? Wọ́n á máa já ilé onílé tí wọ́n bá ti fi bo tiẹ̀, bó o ti ń bo tiẹ̀ tán, kí ó tó tó ọjọ́ kejì ni wọ́n ń já tiẹ̀ náà. Bí o ti ń bu ẹsẹ̀ ẹlòmíràn ni wọ́n ń bu tiẹ̀. Ó wá ń sọ fún wa wípé ṣé irú ààwẹ̀ báyìí ni mo yàn? Ààwẹ̀ etí òkun, ààwẹ̀ ká yíra ńlẹ̀. Ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ ìyàwó méjì ò kúrò nílé. Àgbèrè àti panṣágà kò kúrò. Ìwà ti ara, iṣẹ́ ti ara ò kúrò. Síbẹ̀síbẹ̀ ààwẹ̀ ń lọ. A lè mú ààwẹ̀, ó lè jẹ́ méje, ó lè jẹ́ mọ́kànlélógún, kásá máa gbà á lọ. Bàbá sì ti ń ṣíwọ́ àdúrà láàrán sìgá láǹfìkanràn kan. Wọ́n sọ pé wòlíì, èwo lẹ tún gbé jáde? Ó ní ní oṣù tó kọjá, mo ṣiṣẹ́ iṣẹ́ ìṣẹ́gun. Ṣùgbọ́n nsìn, ó yẹ kí n tún jẹun díẹ̀, ọtí díẹ̀, sìgá díẹ̀, àgbèrè díẹ̀. Nítorí pé bí n bá gbádùn ara mi ní ọ̀sẹ̀ yìí, wọ́n máa fi di ọ̀sẹ̀ tó ń bọ̀, mo tún wọṣẹ́ nìyẹn. Ṣé irú àwọn tí a mú ìbéèrè àdúrà wa lọ bá? Àwọn tí wọ́n ti di ara Sodomu àti Gomorrah, àwọn tí ìdájọ́ Ọlọ́run tí ó rọ̀dẹ̀dẹ̀ lórí wọn. Ó ní ààwẹ̀ irú èyí ni mo ayàn bí ọjọ́ tí ènìyàn ń jẹ ọkàn rẹ̀ ní ìyà láti tẹ orí rẹ̀ ba bí koríko odò, àti láti tẹ aṣọ ọ̀fọ̀ àti eru lábẹ́ rẹ̀. Ìwọ ha pé èyí ní ààwẹ̀ àti ọjọ́ ìtẹ́wọ́gbà fún Olúwa? Àwọn wọ̀nyí ni Ọlọ́run sọ wípé wọ́n jẹ́ ẹlẹ̀sìn, ṣùgbọ́n wọn kì í ṣe olùfọkànsìn. Wọ́n máa ń pe Olúwa lé ẹnu, ṣùgbọ́n ìwà búburú kò kúrò ní àgọ́ wọn. Ṣùgbọ́n bí o bá ń fẹ́ rí ojú Olúwa, bí o bá ń fẹ́ jẹ́ ti Ọlọ́run, àwọn irú nǹkan wọ̀nyí yóò kúrò ní ìgbésí ayé rẹ. Ní ìwé wòlíì Ezekieli ni a tún ti ń jẹ́ kí ó yé wa irú àwọn ènìyàn tí wọ́n hu irú ìwà wọ̀nyí. Rántí ohun tí a ń sọ wípé Lọ́ọ̀tì tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ó ti mọ ọ̀nà Ọlọ́run yóò dára. Bẹ́ẹ̀ lẹ́sẹ̀ ṣe máa ń rò wípé yóò dára. Bí ó bá tún di ọjọ́ kejì, bó ti jí, a sọ pé yóò tún dára náà. Ṣùgbọ́n ó ń burú fún ju bẹ́ẹ̀ lọ. Bẹ́ẹ̀ náà ni ó rí fún Lọ́ọ̀tì. A ń sọ fún wa ní Ezekieli orí 23:30. Ezekieli orí 23:30 láti ẹsẹ̀ 30. Ìwọ ọmọ ènìyàn, síbẹ̀ àwọn ọmọ ènìyàn rẹ ń sọ̀rọ̀ sí ọ lẹ́bàá ògiri. Àwọn fi ọ̀rọ̀ kẹ́lẹ́ bani jẹ́. Àwọn asọ̀rọ̀ ẹni lẹ́yìn àti lẹ́bàá ilẹ̀kùn ilé. Èkíní sì sọ fún ẹni kejì olúkúlùkù fún arákùnrin rẹ̀ wípé, wà èmi bẹ̀ ọ́ sì gbọ́ ọ̀rọ̀ tí ó ti ọ̀dọ̀ Olúwa jáde wá. Èyí ń sọ wípé àwọn náà máa ń fẹ́ láti lọ sí ẹ̀kọ́ bíbélì. Wọ́n tilẹ̀ máa ń pe ẹnì kejì tàbí aládùúgbò wọn. Wọ́n máa ń sọ wípé, wà èmi bẹ̀ ọ́, jẹ́ kí a lọ láti gbọ́ ọ̀rọ̀ tí ó ti ọ̀dọ̀ Olúwa jáde wá. Ṣùgbọ́n kí ni ẹ̀rí tí Ọlọ́run jẹ́ nípa wọn? Ní ẹsẹ̀ 21, wọ́n sì tọ̀ wá bí ènìyàn ti wá. Wọ́n sì jókòó níwájú rẹ bí ènìyàn mi. Wọ́n sì gbọ́ ọ̀rọ̀ rẹ, ṣùgbọ́n wọn kì í ṣe wọn o. Wọ́n máa ń gbọ́. Àwọn wọ̀nyí ni a ń pè ní agbọ́mágbà. bi o ba so fun wi pe ko ese sile won gbo won won ni se o so wi pe sugbon won ki se won nitori enu won ni won fi nfi ife popo han sugbon okan won tele oju kokoro won eyi ni ohun to se Lot o nfe lati sin oluwa o nfe lati je ti olorun o si man gbero ninu okan re lati se dede sugbon enu ni won fi nfi ife popo han o sese ki o ma so fun Abraham nigba ti o fe kuro wi pe a n yara nipa ti ara a o yara nipa ti emi nitori pe emi nfe sugbon o se ailera fun ara o si sese ki o ma je ki o da Abraham loju wi pe bi mo tin lo yi ma ro wi pe mo ti sonu o ma si ro wi pe mo ti di apeyida nitori pe gbogbo ilana olorun ti o ti ko mi patapata gbogbo re sise ni sugbon mo ri wi pe ibi kan na ibi ise kan na ibi esin kan na ko ni gba wa nitori be je kin wa ibi ti emi paapa ti o fi se ibojoko sugbon bo lori nibi ti olorun o dari esi o lo si odo awon ara sodomu o wa so fun awe pe ni ese ikeji le ni ogbon se kiyesi iwo je orin ti o dun popo fun won ti enikan ti o ni ohun dara dara ti o si le fun ohun elo orin dara dara nitori won gbo oro re sugbon won ki se won awon wonyi bi won ba gbo oro olorun tan won jade won ni nje bawo ni won na se ri oni wasu yen olohun iyo enu edun popo mo ti en fe bi won ba so wi pe ki eko bibeli ki o ma wa ni ojojumo mo se tan tori pe ogbeni ni o nsoro bi won ba sin pe awon eniyan lati wa se eko bibeli ani wa wo enikan eni to nsoro ko ri Jesu ko ri eni to nku ese lo ko ri eni ti dari jini ko ri eni to nfun ni igbala olugbala ko ri eyi ni sugbon wa wo eni to nsoro eni ti enu edun eyi ni awon eniyan ti o gboro Ezekiel sugbon ti won o fe se eyi ni won so ni olorun so wi pe mo mo okan won won dabi eni ti etin rin ti o kan fe ma gbo ti o fe ma gbo ti o fe ma gbo sugbon ti o je wi pe ko ni fi si ise nitori won gbo oro re sugbon won ko se won o si ye ki iwo paapa ki o ma ro ni okan re se iwo dabi Loti sugbon nigba ti olorun fe pa Sodomu ati Gomora run pelu ina ni o so wi pe ohun o le se ohun kankan lai so fun ore ohun ni Genesis ori ikeji din ni ogun ni olorun ti nje ki o ye Abrahamu lati ese iketa din ni ogun

Wa mọ́ láti ṣe òdodo àti ìdájọ́. Kí Olúwa kí ó lè mú ohun tí ó ti sọ fún Abrahamu wá fún un. Ọlọ́run gba ẹ̀rí Abrahamu jẹ́ wípé mo mọ Abrahamu. Wípé ìlànà Ọlọ́run, ìlànà òtítọ́, ìlànà òdodo, ọ̀nà ìgbàlà tí Ọlọ́run ti pèsè sílẹ̀ kò ní fi di àwọn ọmọ rẹ̀ létí àti àwọn ará ilé rẹ̀. Ṣé Ọlọ́run lè gba ẹ̀rí rẹ̀ jẹ́ bíi Abrahamu? Ìwọ tí o wá sí ẹ̀kọ́ Bíbélì láì sọ fún ìyàwó rẹ pé kí ó tẹ̀lé ọ. Ìwọ tí o dágun láti o sọ pé àwọn ọmọ mi kìí gbà ni wọn, bí mo ti ẹ̀ sọ fún wọn ní gbà. Ṣé Ọlọ́run lè gba ẹ̀rí tìrẹ jẹ́ wípé òun mọ̀ ọ́ wípé ìlànà òdodo, ìlànà ìgbàlà tí Ọlọ́run fi lélẹ̀ tí ó sì fi hàn fún ọ pé o sọ fún àwọn ọmọ rẹ àti fún àwọn ará ilé rẹ? Ǹjẹ́ àwọn àna rẹ, ǹjẹ́ wọn mọ ọ̀nà ìgbàlà tí ó mọ̀? Ǹjẹ́ Ọlọ́run lè gba ẹ̀rí rẹ jẹ́ bíi ti Abrahamu? Àwọn ọ̀gá ibi iṣẹ́ rẹ ńkọ́ àti àwọn tí ó wà lábẹ́ rẹ ní ibi iṣẹ́, ǹjẹ́ Ọlọ́run lè gba ẹ̀rí rẹ jẹ́ wípé òun mọ̀ ọ́ gẹ́gẹ́ bíi Abrahamu? Bí a bá ń sọ wípé Abrahamu jẹ́ ọ̀rẹ́ Ọlọ́run, èyí ni ó fi di ọ̀rẹ́ Ọlọ́run. Nítorí pé bí ó bá mọ ọ̀nà ìgbàlà, yóò sọ fún àwọn ará ilé rẹ̀. Wo ẹsẹ̀ ogún, Olúwa sì wípé, nítorí tí ìgbé Sodomu òun Gomara pọ̀ àti nítorí ẹ̀ṣẹ̀ wọn papọ̀ jù, jẹ́ kí n bí ọ léèrè. Ṣé ẹ̀ṣẹ̀ ìdílé tìrẹ ṣé kò papọ̀ jù? Ṣé wọn kì í jà lágbolé tiẹ? Wọn kì í bínú? Wọn kì í ṣe ogun sí ara wọn láti pa ara wọn? Ṣé wọn kì í jà lórí obìnrin, lórí aya, lórí dúkìá, lórí owó, tàbí lórí ilẹ̀? Ṣé àwọn ẹbí tiẹ, ṣé wọn ò kì í jà pẹ̀lú àwọn ẹbí mìíràn? Ṣé Ọlọ́run ò máa sọ lemọ́lemọ́ wípé nítorí ìgbé ẹ̀ṣẹ̀ àwọn ará ilé rẹ, nítorí pé ó ń papọ̀ jù wípé òun fẹ́ bẹ̀ wọ́n wò pẹ̀lú ìdájọ́, kí ló ṣe nípa ẹ̀? Ìlú rẹ, ìletò rẹ, tàbí abúlé tí o ti wá, ṣé ìpànìyàn, ṣé kò sí lọ́wọ́ wọn? Ìrúbọ sí ẹ̀mí ojú ọ̀run àti ẹ̀mí èṣù àti sí èṣù pàápàá, ṣé kò wà ní ìlú rẹ? Ṣé ìjà àti asọ̀, ṣé kò wà ní ìlú rẹ? Ṣé Ọlọ́run ò máa sọ wípé nítorí igbe ìlú rẹ ó ń di púpọ̀, ó sì ń papọ̀ jù? Yàtọ̀ sí èyí ni ìlú Èkó tí ó wà. Bí ó bá jẹ́ òun gbé ní Moṣin tàbí Ajégúnlẹ̀ tàbí ní Bàrígà, ibikíbi tí ó wù kí ó wà, ṣé Ọlọ́run ò máa sọ wípé nítorí igbe àwọn ènìyàn ní àrọ́wọ́tó rẹ ní ibi tí ó ń gbé, igbe wọn ń papọ̀ jù? Nítorí bẹ́ẹ̀, ìdájọ́ ń bọ̀. Bí ìdájọ́ yìí sì ti ń bọ̀, ṣé Ọlọ́run ń dá ọyàn sí ọ̀tọ̀? Ó sì ń sọ wípé òun mọ̀ wípé o kì í ṣe ara wọn, àbí ara wọn ni ọ́? Ṣé àwọn tí ó ń jalè lé òru, ṣé ìwọ ni ó ń ṣọ̀nà? Bí wọ́n bá ti ń dé tí wọ́n ń kọ ẹrù ẹlẹ́rù bọ̀, ìwọ ni ó ń ṣílẹ̀kùn? Tàbí ìwọ ni ó ń ṣe ẹnu ọ̀nà ní òde ní ìta tí ó ń sọ wípé ẹ káàbọ̀? Ṣé ìwọ ni ó ń gbàdúrà nígbà tí àwọn olè bá jáde wípé kí Ọlọ́run kí ó ṣọ́ wọn, kí ó má jẹ́ kí wọn kí ó pa wọ́n, kí ó lè jẹ́ kí owó àti ẹrù kí ó wọlé? Ọlọ́run mọ̀ ọ́, ó sì mọ àdírẹ́sì ilé rẹ, oúnjẹ tàbí aṣọ tàbí ilé. Tí o bá fi irú owó bẹ́ẹ̀ rà, ìwọ náà mọ ohun tó ń gbẹ̀yìn rẹ̀. Ó ń sọ fún wa níhìn wípé Ọlọ́run jẹ́ kí ó di mọ̀ fún Abrahamu wípé ìdájọ́ ń bọ̀ lórí Sodomu òun Gomorrah. Èmi ó sọ̀kalẹ̀ lọ nísinsìnyí kí n rí bí wọ́n tilẹ̀ ṣe gẹ́gẹ́ bí òkìkí igbe rẹ̀ tí ó dé ọ̀dọ̀ mi. Bí bẹ́ẹ̀ kọ́, èmi ó mọ̀. Ẹsẹ̀ 22, àwọn ọkùnrin náà sì yí ojú wọn padà kúrò ní ibẹ̀, wọ́n sì lọ sí Sodomu, ṣùgbọ́n Abrahamu dúró síbẹ̀ níwájú Olúwa. Kí ló ń fẹ́ ṣe? Ó ń fẹ́ gbàdúrà, nítorí ó rántí wípé Lọ́ọ̀tì wà ní

0: Sodomu. Abraham si sumo odo re. O si wi pe iwo harun olododo pelu eniyan buburu. Boya adota olododo yo wa ni ilu na iwo harun iwo ki yo ha da ibe na si nitori adota olododo ti o wa ninu re o dari ti iwo fi se bi iru eyi lati run olododo pelu eniyan buburu ti awon olododo yo fi da bi awon eniyan buburu o dari onidajo gbogbo aye ranti o olorun ni onidajo ilu nigeria onidajo gbogbo aye ni oni onidajo orile ede yi o si ni onidajo ilu re tabi ileto re oni onidajo agbole re o si ni onidajo oludajo re bi o ba fi mimo se aimo ti o ba so wipe alufa okunkun ri mi ati awon iyawo mi ati awon omo mi ati awon eyin won okunkun mo ti mo nse bi o ba je be ran ti wipe idajo nbo nitori oni idajo gbogbo aye ki o se asise bi ina gbogbo na ibinu olorun bi o ba tin bo gege elese ni yo se afi bi o ba ronupo ada oni idajo gbogbo aye ki o ha se yi ti o to Oluwa si wepe bi mo ba ri adota olododo ni ilu Sodomu nje emi o da gbogbo ibe si nitori won Abraham tesi waju lati ma gba adura yi titi o fi de mewa ni ese ikeji le ni ogbon o si wepe jo ki inu ki o ma se bi Oluwa ekan soso yi le emi o si le emi o wi mo Boya a o ri mewa nibe o nsi wepe emi ki o run nitori mewa Oluwa si ba ti re lo loju kan na bi o ti ba Abraham soro tan Abraham si pada lo si ibujoko re es ori ikokan din ni ogun awon angeli meji si wa si Sodomu ni asale lo ti si joko li enu bode Sodomu ki se pe o nka bibeli o ki se pe o sasaro lori oro olorun ki se wipe o nso fun awon elomiran lati gba olorun gbo ati lati dawo duro ese ati ibi ti won da won so wipe o joko ni ibo joko ni enubode bi lot si ti ri won o dide lati pade won o si doju bole kia ke kuru ni awon angeli wonyi ni won je ki o di mo fun wepe idajo de wepe ki se ni ose to nbo tabi ni osu to nbo tabi ni odun ti o nbo idajo ti de nisisin yi ni won wa so fun ni ese ikeji lati atika wepe awon okunrin na se we fun lot pe iwo ni enikan ni yi pelu ana re okunrin awon omo re won ti bere si ni wa oko ni ilu ibi ti o gbe wa se awon omo ti e se won o ti ma fe elese se won o ti ma fe awon ologun se won o ti ma fe awon ti won ti ko iyawo jo ki omo re ki o tun lo di iyawo keta ikerin ikewa ni ile elomiran eyi ni awon omo lo ti bere si ni se won bere si ni wa oko ni Sodomu iwo na si mo wipe bi awon omo re bi won ba ni aya tabi oko ni Sodomu ati Gomora bi won ba fe elese ojojumo lo fi ma pari ija o se se papa ija ati gbogbo aso ti o ti yo wa ni idile awon omo re nitori won ti fe elese o se se ki o je oni o se iku pa awon obi be nitori aibale okan ati aibale aya ṣùgbọ́n wọ́n sọ fún un wípé àwọn àna rẹ ọkùnrin àti àwọn ọmọkùnrin rẹ àti àwọn ọmọ rẹ obìnrin àti ohunkóhun tí ìwọ ní ní ìlú èyí ń sọ nípa àwọn ọmọ ọ̀dọ́ rẹ pẹ̀lú àwọn tó ń ṣiṣẹ́ pẹ̀lú rẹ àwọn òṣìṣẹ́ rẹ ń kọ́ ṣé wọ́n jẹ́ ti ọlọ́run àbí wọ́n jẹ́ ẹlẹ́ṣẹ̀. Mú wọn jáde kúrò níhìn yìí nítorí àwọ̀ oòrùn ibí yìí nítorí tí igbe wọn di púpọ̀ níwájú Olúwa. Olúwa sì ran wa láti run Lọ́ọ̀tì sì jáde. Èyí ni ohun tí ó yọ Lọ́ọ̀tì nítorí pé lẹ́sẹ̀kẹsẹ̀ tí àwọn áńgẹ́lì wọ̀nyí tí wọ́n sọ fún lẹ́sẹ̀kẹsẹ̀ ni ó gbàgbọ́. Ibikíbi tí Ọlọ́run bá ti rí ìgbàgbọ́ ó máa ń yẹ ẹ sí. Bí ó tilẹ̀ jẹ́ wípé Lọ́ọ̀tì ti ṣe burúkú tẹ́lẹ̀ tẹ́lẹ̀, ó sì ti dàpọ̀ pẹ̀lú àwọn aláìgbàgbọ́, pẹ̀lú àwọn ẹlẹ́ṣẹ̀ ti Sodomu, òun Gomorrah, nígbà tí a sọ fún wípé ìdájọ́ dé, ó gbàgbọ́. Láìsí ìgbàgbọ́ kò sẹ́ni tí ó lè rí Olúwa. Bí ó bá jẹ́ wípé Lọ́ọ̀tì ṣe iyèméjì tàbí aláìgbàgbọ́, ó sì gún èjìká wípé ọ̀run máa wó kì í ṣọ̀rọ̀ ẹnìkan. Ọ̀rọ̀ ẹnìkan ni. Bí inú bá ń dun gbogbo àwọn ènìyàn, èyí tó ń dùn ọ́, èyí ni ó jẹ́ wàhálà tirẹ̀. Bí iná bá jó gbogbo ilé tí ó wà ní ìlú Èkó, ilé tirẹ̀ tí ó jó, òun ni wàhálà tirẹ̀. Bí ebi bá ń pa gbogbo ènìyàn, èyí kò sọ wípé ẹgbà tó jẹ́ gbogbo ènìyàn ni ebi ń pa, wípé ebi tí ó sì ń pa ọ́ ni kò ṣe nǹkan kan fún ọ. Bí wàhálà bá dé bá ọ, wàá gbàgbé wípé wàhálà dé bá ẹlòmíràn. Torí bẹ́ẹ̀, bí Lọ́ọ̀tì bá sọ wípé ọ̀run wó kì í ṣe ọ̀rọ̀ ẹnìkan, a wo lè lórí, a sì kú sínú ẹ̀ṣẹ̀, a la ojú rẹ̀ ní ọ̀run àpáàdì. Ṣùgbọ́n èyí ni Lọ́ọ̀tì ṣe. Bí a ti ń sọ fún wípé ìdájọ́ dé, bẹ́ẹ̀ ni ó gbàgbọ́. Bí ó sì ti gbàgbọ́ ni, ó sì sọ fún àwọn àna rẹ̀ ọkùnrin, ǹjẹ́ ìwọ ti gbàgbọ́ bẹ́ẹ̀? Nígbà tí o ti bẹ̀rẹ̀ sí ní wá, ǹjẹ́ ìgbàgbọ́ yìí o ti mú u sí ṣe? Ǹjẹ́ o ti sọ fún àwọn ẹlòmíràn wípé o gba Jésù gbọ́? O sì gbàgbọ́ wípé o ti kó ẹ̀ṣẹ̀ rẹ lọ, wípé o ti fi ẹ̀ṣẹ̀ rẹ ṣọwọ́ sí ìdájọ́? Jẹ́ kí n kà á fún ọ níbi tí a kọ bẹ́ẹ̀ nínú Májẹ̀mú Titun ní Tímótì kínní orí ìkarùn-ún. Tímótì kínní orí ìkarùn-ún. Èyí ni Ọlọ́run sì ń fẹ́ kí ẹnì kọ̀ọ̀kan kí ó ṣe. Bí o bá gbà á gbọ́, yóò jẹ́ tirẹ̀. Tímótì kínní orí ìkarùn-ún ẹsẹ̀ kẹrìnlélógún. Ẹ̀ṣẹ̀ àwọn ẹlòmíràn a máa hàn gbangba, a máa lọ ṣáájú sí ìdájọ́. Bí o bá fi ẹ̀ṣẹ̀ rẹ ránṣẹ́ sí ìdájọ́ tí o sọ fún Ọlọ́run wípé o ti jẹ́ ẹlẹ́ṣẹ̀, o sì kọ gbogbo àwọn ẹ̀ṣẹ̀ wọ̀nyí sílẹ̀, o sì rán àwọn ẹ̀ṣẹ̀ wọ̀nyí sí iwájú ìtẹ́ ìdájọ́ Ọlọ́run, tí a sì dá Jésù lẹ́jọ́ nítorí tirẹ̀, tó sì ru ẹ̀ṣẹ̀ rẹ, ìtumọ̀ èyí ni wípé o ti fi ẹ̀ṣẹ̀ rẹ ṣáájú, a sì ti dá àwọn ẹ̀ṣẹ̀ wọ̀nyí lẹ́jọ́, àti dáríjì ọ́, Jésù Kristì sì ti ru ẹ̀bi àti ìdájọ́ rẹ, a sì ti sọ wípé nítorí bẹ́ẹ̀ a kì yóò dá ọ lẹ́jọ́ mọ́. Ṣùgbọ́n wo ẹsẹ̀ apá kan ẹsẹ̀ yìí, ní ẹsẹ̀ ìkẹrìnlélógún, ẹ̀ṣẹ̀ àwọn ẹlòmíràn a máa hàn gbangba. Ẹni tí ó bá ṣe àtúnṣe ẹ̀ṣẹ̀ rẹ̀ á hàn gbangba. Ẹni tí ó lọ bá aládùúgbò rẹ̀ tí ó sọ wípé jọ̀ọ́, mo ti ṣẹ̀ sí ọ, mo ti jẹ́ ẹlẹ́ṣẹ̀, yálà wípé mo ti jí ọ lẹ́rù, tàbí mo ti bú ọ, tàbí mo ti gba aya rẹ, dáríjì mi gba aya rẹ padà, tàbí ẹrù rẹ tí mo kó tẹ́lẹ̀ tẹ́lẹ̀ gba ẹrù rẹ padà, ẹ̀ṣẹ̀ rẹ̀ á hàn gbangba. Bí ẹ̀ṣẹ̀ rẹ̀ ti hàn gbangba sí àwọn tí ó ṣẹ̀ àti sí Ọlọ́run tí ó ṣẹ̀, bẹ́ẹ̀ ni a fi àwọn ẹ̀ṣẹ̀ wọ̀nyí lọ ṣáájú sí ìdájọ́. Ṣùgbọ́n sọ fún wa wípé ti àwọn ẹlòmíràn pẹ̀lú, a sì máa tẹ̀lé wọn. Àwọn tí wọ́n ń pa ẹ̀ṣẹ̀ wọn mọ́, ẹ̀ṣẹ̀ yìí a máa tẹ̀lé wọn. Bí ọjọ́ ìkẹyìn bí ó ti ń dé, bí o ti ń pa ojú rẹ̀ dé ní ikú, bẹ́ẹ̀ ni àwọn ẹ̀ṣẹ̀ wọ̀nyí tí ó ń tẹ̀lé àwọn irú ènìyàn bẹ́ẹ̀ tí wọn ò jẹ́wọ́ kí wọn kí ó kọ̀ ọ́ sílẹ̀. Ṣùgbọ́n bí ó ṣe ti Lọ́ọ̀tì ni lẹ́sẹ̀kẹsẹ̀ tí ó gbọ́ nípa ìdájọ́ Ọlọ́run, bẹ́ẹ̀ ni ó gbàgbọ́, ni ó sì sọ fún Ọlọ́run wípé mo ti jẹ̀bi. Ṣùgbọ́n ó lọ sọ fún àwọn ará ilé rẹ̀, àwọn àna rẹ̀. Ó sọ wípé ẹdìdè ìdájọ́ ń bọ̀ wo ẹsẹ̀ ìkẹrìnlá ṣùgbọ́n èyí ni Genesis orí ìkọkàndínlógún ẹsẹ̀ ìkẹrìnlá ṣùgbọ́n ó dàbí ẹlẹ́tàn lójú àwọn àna rẹ̀. Ṣé bí mo ṣe dúró ní iwájú rẹ̀ ṣé mo jọ ẹlẹ́tàn? Mo ń bi ọ́ ni. Bí mo ṣe ń bá ọ sọ̀rọ̀ ní àṣálẹ̀ yìí ṣé mo jọ ẹlẹ́tàn lójú ẹ? Ṣé ìgbà tí Jésù wà ní ayé tí ó ń sọ fún wa wípé ìdájọ́ ń bọ̀ ṣé ọ̀rọ̀ rẹ̀ ṣé ó dàbí ẹlẹ́tàn ní etí rẹ? Àbí ó bá jẹ́ pé Jésù ò jọ ẹlẹ́tàn lójú ẹ? Tí ó bá sì jẹ́ wípé èmi tí mo ń sọ̀rọ̀ yìí rere fún ọ tí mo ń sọ fún ọ wípé ìdájọ́ ń bọ̀ Jésù Kristì sì ń bọ̀ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ rẹ̀, bí ó bá jẹ́ wípé mi ò jọ ẹlẹ́tàn lójú ẹ, èwo ló ń ṣe nínú ẹ̀ṣẹ̀? Kí ni dé tó sá àsálà fún ẹ̀mí rẹ? Ṣùgbọ́n nígbà tí àwọn ènìyàn wọ̀nyí kà á sí ẹlẹ́tàn, bẹ́ẹ̀ ni àwọn áńgẹ́lì wọ̀nyí ni wọ́n sá lọ́ọ̀tì ní eré wípé dìde mú aya rẹ, mú àwọn ọmọbìnrin rẹ méjèèjì tí ó wà níhìn-ín, wọ́n jẹ́ mẹ́rin, lọ́ọ̀tì, aya rẹ̀ àti àwọn ọmọ rẹ̀ méjì. Èyí ni àwọn tí Ọlọ́run rí ní gbogbo ìlú Sódómù. Ó jẹ́ mọ̀ wípé nígbà mìíràn àwọn ẹlẹ́sìn wọn máa sọ fún wa pé bó bá jẹ́ wípé ìwọ àtìyàwó ẹ àtàwọn ọmọ ẹ méjì ẹni mẹ́rin péré ni ó jẹ́ olódodo. Kò lè jẹ́ bẹ́ẹ̀, ó lè jẹ́ bẹ́ẹ̀. Ní ayé Noa, ẹni mélòó ni Ọlọ́run rí gbogbo àgbáyé pátápátá? Ẹni mẹ́jọ ni. Ó sì ṣeéṣe kí wọ́n ti máa sọ fún ọ wípé ṣé ibi tó ṣẹ̀ṣẹ̀ ń lọ ní ọ̀sán gangan, ṣé ibẹ̀ nìkan ni wọ́n ti ń wàásù òtítọ́? Àwọn oníwàásù oníyàwó méjì, àwọn oníwàásù tí a ní òrùka rẹ̀ lọ́wọ́ wa, ó mọ̀ wípé àwa náà oníṣẹ́ Ọlọ́run ni wà. Kò rí bẹ́ẹ̀. Nítorí pé ọjọ́ ń bọ̀ tí ẹnu wọn yóò pàdé, nítorí iná yóò sọ kalẹ̀, yóò sì máa jó àwọn ènìyàn. Bí wọ́n bá ti ń jó ní ayé, bẹ́ẹ̀ ni ẹ̀mí wọn ni ó ń lọ sí ọ̀run àpáàdì nínú iná àjó òkú. Ṣùgbọ́n áńgẹ́lì wọ̀nyí, wọ́n fi ọwọ́ lé Lọ́ọ̀tì ní ẹsẹ̀ kẹtàdínlógún wípé ó sì ṣe. Nígbà tí wọ́n mú wọn jáde sí ẹ̀yìn odi ìlú tán, ǹjẹ́ a ti mú ọ jáde kúrò ní Sódómù àti Gomorra, nínú ẹ̀ṣẹ̀ Sódómù àti Gomorra? Ǹjẹ́ Jésù Kristì olùgbàlà rẹ, ǹjẹ́ ó ti fi ọwọ́ rẹ̀ dì ọ́? Mósì ti mú ọ jáde kúrò nínú ẹ̀ṣẹ̀, kúrò nínú irọ́, kúrò nínú ìwà olè, kúrò nínú àfiọ̀rọ̀kẹ́lẹ́banijẹ́, kúrò nínú àsọ̀rọ̀ ẹni lẹ́yìn. Ṣé ó ti mú ọ kúrò nínú àgbèrè àti panṣágà? Ṣé ó ti mú ọ kúrò nínú ìwà akóbìnrin jọ? Ṣé ó ti mú ọ jáde sí ẹ̀yìn odi ìlú? Ó sì wí pé sá àsálà fún ẹ̀mí rẹ, sá àsálà fún ẹ̀mí rẹ, má ṣe wo ẹ̀yìn rẹ. Wo ẹsẹ̀ 36. Ṣùgbọ́n aya rẹ̀ bojú wo ẹ̀yìn lẹ́yìn rẹ̀, ó sì di ọ̀wọ́n iyọ̀. Mi ò mọ èyí tí o fẹ́ dà, ọ̀wọ́n iyọ̀ ni, àbí o fẹ́ sá àsáyè àti àsálà? O fẹ́ sá wọ inú ìjọba Ọlọ́run? Bí ó bá jẹ́ bẹ́ẹ̀, àǹfààní wà fún ọ lónìí láti sọ fún Ọlọ́run wípé tẹ́lẹ̀ tẹ́lẹ̀ o ti ń fi ẹ̀ṣẹ̀ rẹ pamọ́, ṣùgbọ́n ó ti yé ọ wípé àwọn ẹ̀ṣẹ̀ tí o ń fi pamọ́ ni wọ́n ń tẹ̀lé ọ, wọ́n lẹ̀ mọ́ ọ, wọ́n sì fara mọ́ ọ tímọ́tímọ́. Ṣùgbọ́n bó bá jẹ́ lónìí ni ó ń sọ fún Ọlọ́run wípé ó ń fẹ́ kí àwọn ẹ̀ṣẹ̀ wọ̀nyí kí ó hàn gbangba níwájú ìtẹ́ ìdájọ́ Ọlọ́run lónìí, kí Ọlọ́run kí ó sì wo ẹ̀ṣẹ̀ yìí, kí ó wò ó mọ́ Jésù lára, kí ó jẹ́ kí Jésù kí ó ru ẹ̀ṣẹ̀ rẹ lọ pátápátá, kí ó má kó ẹ̀ṣẹ̀ kankan ní ìgbésí ayé rẹ. Ò fẹ́ jẹ́ àgàbàgebè mọ́, ò fẹ́ jẹ́ aláfaraṣe tàbí ẹni tí ó ń fi ẹnu sin Ọlọ́run. Ó ń fẹ́ kí gbogbo ẹ̀ṣẹ̀ kí ó kúrò ní ìgbésí ayé rẹ. O ní àǹfààní lónìí láti ké pe Olúwa, láti sọ fún Ọlọ́run wípé o fẹ́ sá àsálà fún ẹ̀mí rẹ. Ìjì ìgbẹ̀san ń bọ̀, Bíbélì sọ pé iná yóò máa jó níwájú rẹ̀. Nítorí pé a ó ṣe àwọn ìwé lé ọ̀run, a o si se idajo olukuluku ti o ti wa ni orile ede aye lati inu iwe na nje nigba ti ojo idajo ba de ni bo ni o wa ni apa osi ni abi ni apa otun edide ki eje ki a gbadura mo bi o ba fi ese re sowo saju si idajo ti o si ni ki Jesu Christ ki o ru awon ese won yi lo a o dariji o a o sanu fun o Jesu Christ yo fi eje re we ese renu sugbon ran ti o bi o ba boju weyin bi o ba sa pada bi o ba di apeyida ran ti aya loti ran ti ohun ti o sele si sa sala fun emi re sa sala fun emi re ma se boju weyin ma se pada sinu ese mo sa sala fun emi re bi o ba nda ese ni ikoko olorun ri o bi o kan wa ti o ngbe bibeli ti o ngbadura ti o ngbawe sugbon ti o wa ninu agbere ati panshaga olorun ri o bi o ba di ese mu ti o ko ese sile bi o ba je ki Jesu ki o gba okan re la olorun ri o idajo si nbo sa sala fun emi re ko gbogbo ese sile nitori igbe san nbo ti o ri gbogbo awon elese ti o wa ni orile ede aye ma se boju weyin kuro ni Sodomu ati Gomora kuro ni egbe awon omuti ati egbe awon elegan sa sala fun emi re ese awon elomiran han gbangba a si ma lo saju si idajo sugbon ti awon elomiran àwọn tí wọ́n fi ẹ̀ṣẹ̀ wọn pamọ́ a máa tẹ̀lé wọn ṣé ẹ̀ṣẹ̀ tìrẹ ń tẹ̀lé ọ àbí o ti jẹ́ kí Jésù kí ó ru ẹ̀ṣẹ̀ rẹ lọ sá sálà fún ẹ̀mí rẹ nítorí ìdájọ́ ń bọ̀ lórí gbogbo aláìgbọràn lórí gbogbo ẹlẹ́ṣẹ̀ lórí gbogbo àwọn agbọ́mágbà sá sálà fún ẹ̀mí rẹ òní ni ọjọ́ ìgbàlà bí o bá gbàgbọ́ yóò gba ọkàn rẹ là yóò tún ìgbésí ayé rẹ ṣe nítorí a ti dá Jésù lẹ́jọ́ fún ọ ó ti ru ẹ̀ṣẹ̀ rẹ àti àṣedédé rẹ bí o bá jẹ́ fi àwọn ẹ̀ṣẹ̀ wọ̀nyí sílẹ̀ tí o sì jẹ́ kí Jésù kí ó kó wọn lọ wọn kò ní jẹ́ tìrẹ mọ́ sá sálà fún ẹ̀mí rẹ kí o lè bọ́ lọ́jọ́ ìdájọ́ kí ìyẹ̀ ẹni pẹ̀kun kí o lè jẹ́ tirẹ̀ ní orúkọ Jésù Kristi Olúwa wa. Bàbá wa. A dúpẹ́ fún ìkìlọ̀ ìfẹ́ tí o fi hàn fún wa. Nítorí pé o fi wá sínú òkùnkùn. Bí àwọn tí ó wà nínú ayé. A dúpẹ́ lọ́wọ́ rẹ. Fún ìfẹ́ rẹ èyí tí o fi ń sọ fún wa ní ìgbà gbogbo wípé. Ìdájọ́ ń bọ̀. Àwọn tí ó wà nínú ayé. Wọ́n ń já fara. Nítorí pé oyè oyè wọn. Kò sì là sí wọn lójú wípé. Wọn ò ní lo ayé ráyé nínú ayé yìí. Kò yé wọn wípé. Ìgbà yóò dópin. Àkókò kan ń bọ̀. Nígbà tí a ó gbé wọn kúrò. Nílò ilé tí wọ́n ń gbé nísinsìnyí. Tí a ó walẹ̀. Tí a ó kan igi. Tí a ó gbé wọn jù sínú rẹ̀. Tí yóò kó àwọn nìkan ṣoṣo. Pẹ̀lú iṣẹ́ ọwọ́ wọn. Pẹ̀lú ẹ̀ṣẹ̀ wọn. Pẹ̀lú ìdájọ́ Ọlọ́run. Àkókò kan ń bọ̀. Nígbà tí owó tí o lè ti jí. Nígbà tí owó yìí kí o lè gbà sílẹ̀. Àkókò kan ń bọ̀. Nígbà tí aṣọ. Tí àwọn olè. Tí wọ́n ti jí. Tí kí o lè wúlò fún wọn. Àkókò ń bọ̀. Nígbà tí ó ń kó ohun tí ẹnikẹ́ni. Tí ó ní nínú ayé tí kí o wúlò. Tí ó kìkí. Gbajúmọ̀. Ohun ìní tí kí o lè jẹ nǹkan kan. Bàbá. A dúpẹ́ lọ́wọ́ rẹ. Wípé. Àwa ni o ṣe ní ilé tí ọmọ. Tí ó ń kìlọ̀ fún wa. Tí ó ń jẹ́ kí ó yé wa wípé. Iná yóò máa jó ní ọjọ́ náà. Tí ó sì jẹ́ kí ó di mọ̀ fún wa. Wípé àwọn tí wọ́n kú sínú ẹ̀ṣẹ̀. Ẹ̀ṣẹ̀ kékeré ni tàbí ẹ̀ṣẹ̀ ńlá. Ẹ̀ṣẹ̀ ti ilé ìsinmi tàbí ẹ̀ṣẹ̀ ti ìgboro. Ẹ̀ṣẹ̀ ti ìdílé tàbí ẹ̀ṣẹ̀ ti orílẹ̀-èdè. Ẹ̀ṣẹ̀ ti àbínibí tàbí ẹ̀ṣẹ̀ ti akọ́wọ́ lọ́wọ́ ẹlòmíràn. Pé ọjọ́ kan ń bọ̀ tí ìdájọ́ Ọlọ́run tí ó balẹ̀ gbogbo àwọn ènìyàn tí ó kú sínú ẹ̀ṣẹ̀ wọn. Ṣùgbọ́n ó ń kì wá ní ìlọ̀ wípé kí a fi àwọn ẹ̀ṣẹ̀ wọ̀nyí kí a fi wọ́n ránṣẹ́ sí ìdájọ́. Ǹjẹ́ a bẹ̀ ọ́ wípé gbogbo àwọn ènìyàn wọ̀nyí tí wọ́n dúró níwájú rẹ tí wọ́n ń wo Jésù. Tí wọ́n gbàgbọ́ wípé a ti fi Jésù rúbọ fún wọn. A ti dá Jésù lẹ́jọ́ nítorí tí wọ́n. A sì ti bẹ ẹ̀ṣẹ̀ wọn wò lára Jésù Kristì. Àwọn tí wọ́n fi ìgbàgbọ́ yìí rọ̀ mọ́. Àwọn tí wọ́n wọ ọ̀dọ́ àgùtàn ẹni tí a pa láti kó ẹ̀ṣẹ̀ wọn lọ. Ǹjẹ́ abẹ́ ọ̀ ìwọ aláàánú. Ìwọ tí ó fẹ́ wa. Ìwọ tí ó fi Jésù ránṣẹ́ kí a ba lè gbà wá là. Mo bẹ̀ ọ́ wípé nítorí àánú rẹ. Nítorí ètùtù Jésù Kristì. Nítorí ẹ̀jẹ̀ Jésù Kristì. Nítorí ìlérí rẹ tí kìí yẹ. Dáríji gbogbo àwọn tí ó ń jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ ní orúkọ Jésù. A sì bẹ̀ ọ́ wípé àwọn ẹ̀ṣẹ̀ tí ó ti di ìwà. Tí ó ti di ìṣe. Àwọn tí ó ti jẹ ara. Àwọn tí ó ti dàpọ̀ mọ́ omi ẹ̀jẹ̀ àti ara wá. Àwọn tí kò ṣe é fi sílẹ̀. Àwọn tí ó jẹ́ pé bí a ti ń sá fún wọn bẹ́ẹ̀ ni wọ́n ń tẹ̀lé wa. Bàbá ọmọ àti ẹ̀mí agbára rẹ tí wọ ẹ̀ṣẹ̀ kúrò. Agbára rẹ tí jẹ́ ẹ̀ṣẹ̀ kúrò. Agbára rẹ tí mú ìfẹ́ ẹ̀ṣẹ̀ kúrò nínú ọkàn. Báwo mú o kúrò ní orúkọ Jésù. Gbogbo ìfẹ́ ẹ̀ṣẹ̀ lé wọn kúrò lọ́dọ̀ wa. Gbogbo ayọ̀ tí ó yọ̀ nínú ẹ̀ṣẹ̀. Tí ó yọ̀ nínú ìbàjẹ́. Lé wọn kúrò nínú ọkàn wa ní orúkọ Jésù. Àwọn tí wọ́n sì ń bẹ̀ ọ́ tí wọ́n ń wo ojú rẹ. Fún ìdáláre. Fún ìgbàlà. Àti fún ìdáríjì. Ṣàánú fún wọn. A dúpẹ́ lọ́wọ́ rẹ. fi ẹ̀jẹ̀ Jésù wẹ gbogbo àwọn tí wọ́n wojú rẹ. Kí o sì sọ wá di olódodo. Kí ìgbàlà rẹ kí ó jẹ́ ti ẹnì kọ̀ọ̀kan wá. Kí o sì kọrúkọ àwọn tí a dáríjì sínú ìwé èyè rẹ. Adúpẹ́ pé o ti gbọ́ o. À ń bẹ̀ ọ́ wípé bí a ti ń jáde lọ, ǹjẹ́ ẹ̀mí àti ọkàn àti ìfẹ́ tí ó tún lọ sínú ẹ̀ṣẹ̀ bá wa lé wọn jáde? Nínú ilé, níbi ọjà, lóde, níbi iṣẹ́, níbi kíbi tí a ń lọ, tàbí nínú ọkọ̀, yẹ kí a lè jẹ olódodo. Ǹjẹ́ bí a ti rí àwọn ènìyàn ní àrọ́wọ́tó wa tàbí ní àdúgbò wa tí wọ́n ń ṣẹ̀fẹ̀, tàbí tí wọ́n jáfara, tàbí tí wọ́n tilẹ̀ ń fi wá ṣe yẹ̀yẹ́ wípé pé tiwa ni ti kọjá, o ti bí àṣerége. À ń bẹ̀ wípé kí a gara kí o má ṣe dá wa. Kí a má sì rí ohunkóhun láyé tàbí ní ìsàlẹ̀ ilẹ̀ tàbí ní ẹ̀wọ̀ sọ́mọ̀, ohunkóhun láti ibikíbi tí ó lè jẹ́ kí a bojú wẹ̀yìn. Jẹ́ kí a jẹ ẹni tí ó dúró ṣinṣin ní ọjọ́ tí Jésù yóò farahàn láìwọ̀ sọ́mọ̀, láti gba àwọn àyànfẹ́ sókè. Kà wá kó àwọn àyànfẹ́ kí a lè bá ọjọba, kí a lè máa bá ọ gbé. Adúpẹ́ pé o ti gbọ́ tiwa. Ǹjẹ́ bí a sì ti ń jáde lọ, tí a ń sọ fún àwọn ẹlòmíràn, tí a ń sọ fún wọn wípé ìdájọ́ ń bọ̀, bàbá a ń bẹ̀ ó mọ àwọn aládùúgbò wa, àwọn tí wọ́n ń jẹ ẹ̀ṣẹ̀ bí ẹni jẹun, tí wọ́n ń mu ẹ̀ṣẹ̀ bí ẹni mu omi, àwọn tí wọ́n ń ṣògo nínú ìbàjẹ́, ó mọ wọn. Àwọn ará ilé wa, àwọn ọmọ wa, àwọn aya wa, tàbí àwọn ọkọ wa, àwọn tí oníwàásù dàbí ẹlẹ̀tàn lójú wọn, bàbá nítorí àánú rẹ rọ̀ wọ́n lọ́kàn. Bí a ti ń sọ fún ọ, jẹ́ kí wọn kí ó tẹ̀lé wa. Jẹ́ kí ọ̀rọ̀ ìgbàlà tí a ń gbọ́ tó ń ṣe wọ́lé àǹfààní yìí, jẹ́ kí ó jẹ́ tiwọn pẹ̀lú. Adúpẹ́ pé o ti gbọ́ tiwa. Máa bá wa lọ, máa ṣàánú fún wa, máa dáàbò bò wá. Jẹ́ kí gbogbo wàhálà tí a dì wá bí lónìí, jẹ́ kí a já wọn sílẹ̀. Wọ aláìsànsàn, jẹ́ kí àánú rẹ̀ kí ó wà pẹ̀lú wa. Bí a sì ti ń lọ, dáàbò bò wá títí dé ilé wa. Ní orúkọ Jésù Kristì Olúwa wa.
1: DCLM Radio, your spiritual welfare is our concern.
2: Ìwé ìkíní ti Chronicle, orí ìkejìlélógún. Nígbà náà ni Dáfídì wípé èyí ni ilé Olúwa Ọlọ́run, èyí sì ni pẹpẹ ọrẹ sísun fún Ísírẹ́lì. Dáfídì sì pàṣẹ láti kó àwọn àlejò tí ń bẹ ní ilẹ̀ Ísírẹ́lì jọ, ó sì yan àwọn agbẹ́kúta láti gbé òkúta láti fi kọ́lé Ọlọ́run. Dáfídì sì pèsè irin ní ọ̀pọ̀lọpọ̀ fún ìṣó, fún ilẹ̀kùn ẹnu ọ̀nà, àti fún ìdè àti idẹ ní ọ̀pọ̀lọpọ̀ lé àìní ìwọ̀n. Igi kédárì pẹ̀lú lé àìní iye nítorí àwọn ará Sidoni àti àwọn ti Tire mú ọ̀pọ̀lọpọ̀ igi kédárì wá fún Dáfídì. Dáfídì sì wípé, Solomoni ọmọ mi, ọ̀dọ́mọdé ni, ó sì rọ̀, ilé tí a ó sì kọ́ fún Olúwa, a ó sì ṣe é tóbi jọjọ fún òkìkí àti ogoká gbogbo ilẹ̀. Nítorí náà, èmi ó pèsè sílẹ̀ fún, bẹ́ẹ̀ ni Dáfídì sì pèsè sílẹ̀ lọ́pọ̀lọpọ̀ kí ó tó kú. Nígbà náà ni ó pe Solomoni ọmọ rẹ̀, ó sì fi àṣẹ fún un láti kọ́lé kan fún Olúwa Ọlọ́run Ísírẹ́lì. Dáfídì sì wí fún Solomoni pé, ọmọ mi, bí ó ṣe ti èmi ni, ó ti wà lé ọkàn mi láti kọ́lé kan fún orúkọ Olúwa Ọlọ́run mi. Ṣùgbọ́n ọ̀rọ̀ Olúwa tọ̀ mí wá wípé, ìwọ ti ta ẹ̀jẹ̀ sílẹ̀ ní ọ̀pọ̀lọpọ̀, ìwọ sì ti ja ogun ńláńlá, ìwọ kò gbọdọ̀ kọ́ ilé fún orúkọ mi, nítorí tí ìwọ ta ẹ̀jẹ̀ púpọ̀ sílẹ̀ níwájú mi. Kíyèsí, a ó bí ọmọ kan fún ọ, ẹni tí yóò ṣe ènìyàn ìsinmi. Èmi ó sì fún ní ìsinmi lọ́dọ̀ gbogbo àwọn ọ̀tá rẹ̀ yìí káàkiri, nítorí orúkọ rẹ̀ yóò máa jẹ́ Solomoni. Èmi ó sì fi àlàáfíà àti ìdákẹ́jẹ́ fún Ísírẹ́lì lé ọjọ́ ayé rẹ̀. Òun kọ ilé kan fún orúkọ mi, òun ó sì jẹ́ ọmọ mi, èmi ó sì jẹ́ bàbá fún. Èmi ó sì fi ìdí ìtẹ́ ìjọba rẹ̀ múlẹ̀ lórí Ísírẹ́lì láéláé. Ǹjẹ́ ọmọ mi, kí Olúwa kí ó pẹ̀lú rẹ, ìwọ sì máa pọ̀ sí, kí o sì kọ́ ilé Olúwa Ọlọ́run rẹ bí ó ti ń sọ nípa tirẹ̀. Kìkì kí Olúwa kí ó fún ọ ní ọgbọ́n àti òye, kí ó sì fún ọ ní àṣẹ ní ti Ísírẹ́lì, kí ìwọ kí ó lè pa òfin Olúwa Ọlọ́run rẹ mọ́. Nígbà náà ni ìwọ máa pọ̀ sí, bí ìwọ bá ṣe àkíyèsí. sí láti mú àṣẹ àti ìdájọ́ tí Olúwa pa fún Mósè ṣe ní ti Ísírẹ́lì. Múra gírí kí o sì ṣe onígboyà, má bẹ̀rù bẹ́ẹ̀ ni kí àyà kí o má ṣe fò ọ́. Sì kíyèsí nínú ìpọ́njú mi, èmi ti pèsè fún ilé Olúwa náà 25,000 tálẹ́ǹtì wúrà àti 10,000 tálẹ́ǹtì fàdákà àti ti idẹ àti ti irin láì ní ìwọ̀n, nítorí ọ̀pọ̀lọpọ̀ ni àti ìtì igi àti òkúta ni mo ti pèsè. Ìwọ́ sì lè wá kun pẹ̀lúpẹ̀lú àwọn oníṣẹ́ ń bẹ fún ọ lọ́pọ̀lọpọ̀, àwọn gbẹ́nàgbẹ́nà àti àwọn oníṣọ̀nà òkúta àti igi àti onírúurú ọlọ́gbọ́n ènìyàn fún onírúurú iṣẹ́ ní ti wúrà, fàdákà àti idẹ àti irin kò ní ìwọ̀n. Nítorí náà dìde kí o sì máa ṣiṣẹ́, kí Olúwa kí o sì pẹ̀lú rẹ. Dáfídì pàṣẹ pẹ̀lú fún gbogbo àwọn ìjòyè Ísírẹ́lì láti ran Solomoni ọmọ rẹ̀ lọ́wọ́ pé Olúwa Ọlọ́run yín kò á wà pẹ̀lú yín, òun kò á ti fi ìsinmi fún yín níhà gbogbo, òun ṣáà ti fi àwọn tí ń gbé ilẹ̀ náà lé mi lé ọwọ́, a sì ṣẹ́gun ilẹ̀ náà níwájú Olúwa àti níwájú ènìyàn rẹ̀. Ǹjẹ́ ní ìsinsìnyí, ẹ fi àyà yín àti ọkàn yín sí àtiwá Olúwa Ọlọ́run yín. Nítorí náà, dìde kí ẹ sì kọ́ ibi mímọ́ Olúwa Ọlọ́run láti mú àpótí ẹ̀rí ti májẹ̀mú Olúwa wọ inú rẹ̀ àti ohun èlò mímọ́ Ọlọ́run sínú ilé náà tí a kọ̀ fún orúkọ Olúwa. Ìwé ìkíní ti Kroníkà, orí 23. Nígbà tí Dáfídì gbó tí ó sì kún fún ọjọ́, ó fi Solomoni ọmọ rẹ̀ jẹ ọba lórí Ísírẹ́lì, ó sì kó gbogbo àwọn ìjòyè Ísírẹ́lì jọ àti àwọn àlùfáà àti àwọn ọmọ Léfì, a sì ká àwọn ọmọ Léfì láti ẹni 30 àti jù bẹ́ẹ̀ lọ, iye wọn nípa orí wọn, ọkùnrin kọ̀ọ̀kan sì jẹ́ 21,000. Nínú wọ̀nyí, 12,000 ni láti máa bójútó iṣẹ́ ilé Olúwa, 100 sì ń ṣe olórí àti onídàájọ́, 100 sì jẹ́ àdènà, 100 sì fi ohun èlò tí mo ṣe láti bòyìn ní Olúwa. Dáfídì sì pín wọn ní ẹgbẹ̀ẹ̀gbẹ́ láàrin àwọn ọmọ Léfì, èyí ni Gáṣóni, Kóátì àti Mírárì. Nínú àwọn ọmọ Gáṣóni ni Ládání àti Ṣímèì. Àwọn ọmọ Ládání, Jeyeli ni olórí àti Sétámù àti Jueli mẹ́ta. Àwọn ọmọ Ṣímèì, Ṣelomiti àti Asieli àti Harani mẹ́ta. Àwọn wọ̀nyí ni olórí àwọn baba Ládání. Àwọn ọmọ Ṣímèì ni Jahati, Sina àti Jeuṣi àti Beria. Àwọn mẹ́rin wọ̀nyí lé ọmọ Ṣímèì, Jahati sì lé olórí àti Sísà ibìkejì, ṣùgbọ́n Jeuṣi àti Beria kò lé ọmọ púpọ̀, nítorí náà ni wọ́n ṣe wà ní ìṣirò kan gẹ́gẹ́ bí ilé bàbá wọn. Àwọn ọmọ Kohati, Amramu, Ishari, Hebroni àti Usieli mẹ́rin. Àwọn ọmọ Amramu, Aaroni àti Mose. A sì ya Aaroni sí ọ̀tọ̀ kí ó lè máa sọ àwọn ohun mímọ́ jùlọ di mímọ́, òun àti àwọn ọmọ rẹ̀ láéláé, láti máa jótùrà rí níwájú Olúwa, àti láti máa ṣe ìránṣẹ́ fún un, àti láti máa súre lé orúkọ rẹ̀ láéláé. Ṣùgbọ́n ní ti Mose ènìyàn Ọlọ́run, a ka àwọn ọmọ rẹ̀ pọ̀ mọ́ ẹ̀yà Léfì. Àwọn ọmọ Mose ni Gáṣómù àti Eliéṣérì. Nínú àwọn ọmọ Gáṣómù, Sebueli lé olórí. Àwọn ọmọ Eliéṣérì ni Rehabaya olórí. Eliéṣérì kò sì lé ọmọ mìíràn, ṣùgbọ́n àwọn ọmọ Rehabaya pọ̀ gidigidi. Nínú àwọn ọmọ Ishari, Ṣelomiti lé olórí. Nínú àwọn ọmọ Hebroni, Jeraya ìkíní, Amaraya ìkejì, Yaasieli ẹ̀kẹta àti Jekamami ẹ̀kẹrin. Nínú àwọn ọmọ Usieli, Mika ìkíní àti Jesaya ìkejì. Àwọn ọmọ Mirari, Mali àti Mushi. Àwọn ọmọ Mali, Eliasari àti Kishi. Eliasari kú, kò sì lé ọmọkùnrin bí kò ṣe ọmọbìnrin. Àwọn arákùnrin wọn, àwọn ọmọ Kishi sì fẹ́ wọn lé aya. Àwọn ọmọ Mushi, Mali àti Ederi àti Jeremoti mẹ́ta. Wọ̀nyí ni àwọn ọmọ Léfì bí ilé bàbá wọn, àní olórí àwọn bàbá, bí a ti kà wọ́n ní iye orúkọ nípa orí wọn, àwọn tí ó ṣiṣẹ́ ìsìn ilé Olúwa láti ìwọ̀n 20 àti jù bẹ́ẹ̀ lọ. Nítorí Dáfídì wípé Olúwa Ọlọ́run Ísírẹ́lì ti fi ìsinmi fún àwọn ènìyàn rẹ̀, òun sì ń gbé Jerúsálẹ́mù láéláé àti pẹ̀lú àwọn ọmọ Léfì, wọn kì yóò sì tún ru ibùgbé náà mọ́ àti gbogbo ohun èlò rẹ̀ fún ìsìn rẹ̀. Nítorí nípa ọ̀rọ̀ ìkẹyìn Dáfídì ní kíka iye àwọn ọmọ Léfì láti ìwọ̀n 20 àti jù bẹ́ẹ̀ lọ, nítorí iṣẹ́ wọn ni láti dúró ti àwọn ọmọ Aaroni fún ìsìn ilé Olúwa, ní ti àgbàlá àti ní ti ìyẹ̀wò àti ní ti ṣíṣe ohun èlò wọn ni ní mímọ́ àti iṣẹ́ ìsìn ilé Ọlọ́run, àti fún àkàrà ìfihàn àti fún ìyẹ̀fun kíkúná fún ẹbọ rẹ àti fún àkàrà aláìwú àti fún èyí tí a yan nínú àwo pẹ̀tẹ́ àti fún èyí tí a dín àti fún gbogbo onírúurú òṣùwọ̀n àti ìwọ̀n, àti láti dúró lé òrò òwúrọ̀ láti dúpẹ́ àti láti yin Olúwa ati be gege le asale ati lati ru gbogbo ebo ore sisun fun oluwa le ojojo isimi ati ni osu titun ati ni ojo won ni ti apa ni ase ni iye ni ese ese gege bi ase ti apa fun won nigba gbogbo ni waju oluwa ati ki won ki o ma toju eso agwa ajo eniyan ati eso ebi mimo ati eso awon omo aroni arakunrin won ni isin ile oluwa.
1: This CLM Radio, the spiritual warfare is our concern.
2: Iwe kini ti Chronicle, ori ikerin le logun. Nje bi ati pin awon omo Aroni ni wonyi, awon omo Aroni, Nadabu ati Abihu, Eliasari ati Itamari. Sugbon Nadabu ati Abihu ku saju baba won. Won ko si le omo, nitori na ni Eliasari ati Itamari fi sise alufa. Dafidi si pin won ati Sadoku ninu awon omo Eliasari. Ati Ahimeleki ninu awon omo Itamari gege bi ise won ninu isin won asiri awon okunrin ti o nse olori ninu awon omo Eliasari ju ti inu awon omo Itamari lo bayi ni asipin won ninu awon omo Eliasari okunrin 16 ni o nse olori ni ile baba won ati 8 ninu awon omo Itamari gege bi ile baba won bayi ni a fi ise keke pin won iru kan mo ekeji pelu nitori awon olori ibi mimo ati olori ti Olorun wa ninu awon omo Eliasari ati ninu awon omo Itamari ati Semaya omo Nathanieli akowe okan ninu awon omo Lefi ko won niwaju oba ati awon olori ati Sadoku alufa ati Ahimeleki omo Abiatari ati niwaju olori awon baba awon alufa ati awon omo Lefi amu ile baba kan fun Eliasari asi mu okan fun Itamari nje ise keke kini jade fun Jeoharibu ekeji fun Jedaya eketa fun Harimu ekerin fun Seorimu ekarun fun Malkija ekefa fun Nijamini ekeje fun Hakosi ekejo fun Abija ekesan fun Jeshua ekewa fun Sekanaya ekokanla fun Eliashibu ekeji la fun Jakimu eketa la fun Hupa ekerin la fun Jesebiabu ekedogun fun Bilga ekerin dilogun fun Imeri eketa dilogun fun Heshiri ekeji dilogun fun Afisesi ekokan dilogun fun Petaya ogun fun Jehesekeli ekokan lelogun fun Jakini ekeji lelogun fun Gamuli eketa lelogun fun Delaya ekerin lelogun fun Maasaya wonyi ni ito won ni isin won lati lo sinu ile Oluwa gege bi ise won ni powo Aroni baba won bi Oluwa Olorun Israeli ti pase fun iyoku awon omo Lefi ni wonyi ninu awon omo Amramu Shubaeli ninu awon omo Shubaeli Jehidaya nipa ti Rehabaya ninu awon omo Rehabaya ekini Ishia ninu awon Ishari Shelomoti ninu awon omo Shelomoti Jahati awon omo Hebroni Jeria ekini Amaria ekeji Yaseli eketa Jekamamu ekerin awon omo Usieli Mika awon omo Mika Shamiri arakunrin Mika ni Ishia ninu awon omo Ishia Sekaraya, awon omo Mirari ni Mali ati Mushi, awon omo Jaasaya, Beno, awon omo Mirari ni pa Jaasaya, Beno ati Shuhamu ati Sakuri ati Ibri lati odo Mali ni Eliasari ti wa eni ti ko le omo okunrin ni pa ati Kishi, omo Kishi ni Jeremieli, awon omo Mushi pelu Mali ati Ederi ati Jerimoti won yi le omo awon omo Lefi ni pa ile baba won awon wonyi pelu ise keke gege bi awon arakunrin won awon omo Aroni ni waju Dafidi oba ati Sadoku ati Ahimeleki ati awon olori awon baba awon alufa ati awon omo Lefi olori awon baba gege bi aburo re.
0: E je ki agbadura Olorun alaanu adupe wepe etun pa wa mara loni adupe wepe ani anfani lati wa siwaju yin lati ko oro Olorun lati ko eko ti o le mu wa gbe igbesi aye wa gege bi oro yin adupe fun anfani yi egba pe ati yin wa loruko Jesu bi ati wa loni anbe yin wepe ki etun imole si oro yin ki itumo oro yin ki o le ye wa ki emi Olorun ki o le je ki nkan won yi ki o ye wa to be ge ti a fi ma se
3: àwọn ohun tí ó tọ́ níwájú yín. Ẹ là wá lóye kí ẹ sì kọ́ wa ní ẹ̀kọ́ ìhìnrere bí a ti wá lónìí. A dúpẹ́ wípé ẹ ti gbọ́ lórúkọ Jésù Kristì Olúwa wa. Lónìí a ń tẹ̀síwájú nínú ẹ̀kọ́ wa, nínú Epístélì ti Pọ́ọ̀lù Apọ́stélì sí àwọn ará Kólósè. Ní ọ̀sẹ̀ tí ó kọjá, a ti bẹ̀rẹ̀ ẹ̀kọ́ yìí ní orí kẹta. A ti kọ́ ẹ̀kọ́ lórí ẹsẹ̀ ìkíní sí ẹsẹ̀ ìkẹrin. Lónìí a ń wo ẹsẹ̀ ìkarùn-ún sí ẹsẹ̀ ìkeje. Jẹ́ kí n kà á sí ọ létí bí ìwọ náà bí o ti ń fojú ba lọ nínú Bíbélì rẹ. Kólósè orí kẹta láti ẹsẹ̀ ìkarùn-ún dé ẹsẹ̀ ìkeje. Nítorí náà, ẹ máa pa ẹ̀yà ara yín tí ń bẹ̀lé ayé run: àgbèrè, ìwà èérí, ìfẹ́kúfẹ̀ẹ́, ìfẹ́ búburú, àti ojú kòkòrò tí í ṣe ìbọ̀rìṣà. Nítorí ohun tí ìbínú Ọlọ́run fi ń bọ̀ wá sórí àwọn ọmọ aláìgbọ́ràn. Nínú èyí tí ẹ̀yin pẹ̀lú ti ń rìn nígbà kan rí, nígbà tí ẹ̀yin wà nínú nǹkan wọ̀nyí, ẹsẹ̀ ìkarùn-ún sí ẹsẹ̀ ìkeje tí a ti jọ kà yìí ni a fẹ́ kí ẹ̀kọ́ wa kí ó dúró lé lórí lónìí. Bí a ti sọ ní ẹsẹ̀ ìkarùn-ún, ó ní: nítorí náà, ẹ máa pa ẹ̀yà ara yín tí ń bẹ̀lé ayé run. Èyí ni a fi pe àkórí ẹ̀kọ́ yìí ní ikú ẹ̀dá àtijọ́ ni. Ẹ̀dá àtijọ́ ni, ikú ẹ̀dá àtijọ́ ni. Kí àwọn ẹsẹ̀ wọ̀nyí kí ó lè yé wa, ẹ jẹ́ kí a tún ran ara wa létí ohun tí a ti kọ́ nínú ẹsẹ̀ ìkíní sí ẹsẹ̀ ìkẹrin. Ó ní: ǹjẹ́ bí a ti jí yín dìde pẹ̀lú Kristi, ẹ máa ṣàfẹ́rí àwọn nǹkan tí ń bẹ lókè, níbi tí Kristi gbé wà, tí ó jókòó lé ọwọ́ ọ̀tún Ọlọ́run. Níhìn-ín ni Pọ́ọ̀lù Apọ́stélì nípa ìmísí ẹ̀mí Ọlọ́run ni ó ti rán wa létí. Ó ní: ǹjẹ́ bí a ti jí yín dìde pẹ̀lú Kristi. Mo sọ ní ọ̀sẹ̀ tí ó kọjá wípé bí a bá wo èdè tí a lò ní Gíríkì ni tí a fi kọ Bíbélì ní ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀, ó ń sọ wípé nígbà tí a mọ̀ wípé a ti jí yín dìde pẹ̀lú Kristi, èyí jẹ́ wípé a ti darapọ̀ pẹ̀lú Kristi, a ti faramọ́ Kristi nínú ìjìyà rẹ̀, nínú ìkànmọ́ àgbélébu rẹ̀, àti nínú ikú rẹ̀, àti pẹ̀lú nínú àjínde rẹ̀. Ó ní nígbà tí a ti ní ìrírí ohun tí ó ṣẹlẹ̀ sí Jésù Kristi, nígbà tí a ti tọ́ ẹ̀bùn ọ̀run wò, nígbà tí a ti fún wa ní ìrírí ìgbàlà nípa wípé a ti gba ọkàn wa là, a ti dáríjì wá, a ti di ẹ̀dá ọ̀tún, ẹni tí a sọ wípé a jí dìde pẹ̀lú Kristi, ó jẹ́ ẹ̀dá ọ̀tún. Bíbélì wípé bí ẹnikẹ́ni bá wà nínú Kristi, ó di ẹ̀dá titun. A ti jí dìde pẹ̀lú Kristi. Ó ní: nítorí náà, kí a máa ṣàfẹ́rí àwọn nǹkan tí ń bẹ lókè. Níbi tí Kristi gbé wà lé ọwọ́ ọ̀tún Ọlọ́run, ó wá sọ ní ẹsẹ̀ ìkejì wípé kí ẹ máa ronú àwọn nǹkan tí ń bẹ lókè. Mo sọ ní ọ̀sẹ̀ tí ó kọjá wípé gbà tí ó ní kí a máa ṣàfẹ́rí, kí a máa lépa, kí a máa fẹ́ àwọn nǹkan tí ń bẹ lókè, báwo la ṣe lè ṣàfẹ́rí, báwo la ṣe lè lépa àwọn nǹkan tí ń bẹ lókè? Èyí jẹ́ wípé kí a máa ronú lórí àwọn nǹkan tí ń bẹ lókè. Bàbá wa tí ń bẹ lé ọ̀run, ó jẹ́ ẹni tí ń bẹ lókè. Jésù Kristì olólùfẹ́ ọkàn wa, olùgbàlà wa, kí a máa ronú nípa Jésù Kristì tí ń bẹ lókè nígbà gbogbo. Ẹ̀mí Ọlọ́run tí Ọlọ́run fi kún àwọn ọmọ ẹ̀yìn Jésù Kristì tí a ti gbàlà, tí a ti sọ di mímọ́, ó ní kí a máa ṣe àfẹ́rí, kí a sì máa ronú àwọn nǹkan wọ̀nyí tí ń bẹ lókè. Kì í ṣe bẹ́ẹ̀ nìkan, ilé wa ti ń bẹ lókè, àwọn èrè tí a ti pèsè fún àwọn aṣẹ́gun ti ń bẹ lókè. Ó ní kí a máa ronú àwọn nǹkan tí ń bẹ lókè, kí a máa ronú wípé Jésù tó dé, kí a máa ronú wípé Jésù Kristì ń padà bọ̀, kí a máa ronú wípé a ó pa wá láradà, kí a máa ronú wípé a ó gbà wá sókè pẹ̀lú àwọn àyànfẹ́, kí a máa ronú ilé ògo, kí a máa ronú àwọn èrè tí Ọlọ́run pèsè sílẹ̀ fún wa, kí a máa ronú àwọn nǹkan tí ń bẹ lókè, kì í ṣe nǹkan tí ń bẹ lé ayé. o wa so wipe nitori eyin ti ku e je wipe ati ku si ese ati ku pelu Jesu Christi ati paramo Jesu ninu iku ati ninu ajinde re o wa so wipe a fi iye wa pamo pelu Christi ninu Olorun e je wipe asumo Olorun to be ge to je wipe ati fi wa pamo ati fi iye wa pamo ninu Christi pelu Christi ninu Olorun o wa so pe nigba ti Christi eni tin se iye wa yo farahan nigba na le eyin pelu o farahan pelu re ninu ogo awon ese merin wonyi ti ati ko ni ose ti o koja won so nipa wese ikini awon kan tin be loke ese ikeji nkan tin be loke ese iketa Christi ninu Olorun eyi ni na loke lorun ese ikerin eti o farahan pelu re ninu ogo awon nkan won yi ni o je ki o ye wa wipe bi ati duro bi eniyan ba duro ki a se apejuwe gege bi eni eleran ara bi a ba duro a o kori si oke ese wa yo wa nile o wa nso wipe bi ati kori si oke ki oju wa ki o wa loke ki okan wa ki o wa loke ki ilepa wa ki o je mo awon nkan to wa loke ati wipe atelese wa nikan ti a fi ntele bi abawo iye ti atelese wa ko ninu gbogbo ara wa a o ri wipe atelese wa o je kekere ninu gbogbo ara wa o ni bi a tin fi atelese tele ki a je ki o je pe iwon ba atelese yi le a fi ntele ki a fi owo dengbere ki a fi mu nkan ti o wa ninu aye ki o je wipe bi a ba ti fun ipe bi olori angeli ba ti fun ipe ti Jesu Christi ti fahan wipe ko si ohun ko ohun ti o le mu wa wa ninu aye yi lai je alabapin ninu ipalarada awon eniyan mimo o wa so fun awe pe bi a ba fe nipin ninu awon nkan won yi bi a ba fe je eni ti o farahan pelu Christi ninu ogo nigba ti Christi yo farahan oni ani se nkan kan ani ojuse kan lati se oni ani pa eya ara wa run eyi ti nbe le aye lati ese ikarun mo ro pe o ye ko ye wa ju be lo nisinsiyi o so fun a wi pe iro wa ife wa ilepa wa o ta n saferi o ye ko je nkan to wa loke oni bi a o ba se yi ti a o si mu inu Olorun dun oni ani lati se nkan kan si awon eya ara wa ti n be le aye nitori na e ma pa eya ara yin run ti n be le aye ki a se apejuwe ki oro yi ki o le ye wa dara dara bi abatimo agbe ti a si mo ise ti agbe nse ti oye ise agbe ti o si ye wa dara dara a o ri wi pe bi agbe ki o to gbin nkan bi o ba ti de oko a koko pa gbogbo awon koriko ti o wa ninu igbo ti o wa lori ile yo pa won run ki lo de o n se bẹẹ ki o ba le gbin awon eso daradara ki o ba le je wipe awon nkan to fe gbin ko ni si awon nkan to ti wu lori ile yi tele tele ti yo le di lowo ari wipe bi okunrin yi ti o je agbe bi o ba ti ge gbogbo koriko ti o ti fa won tuti gbongbo ti gbongbo a ko won si apa kan a jo won nina gba to ba ti jo won nina a wa se gbogbo nkan to ye ko se lori ile yi a si be sini gbin boya oka boya ewa boya iresi boya gbagoda boya isu onkan to ba fe gbin gege bi eso eyi ti a le je senu yo gbin won sile nje bi a ba ti gbin nkan yi se agbe a wa kawo gbera ko ni de oko mo a so wipe ohun ti gbin awon ewebe ohun ti gbin awon irugbin nitori be ko si se mo bi a ba mo ise agbe daradara a o ri wipe lojoojumo ni agbe yo ma pada de oko yi bi agbe ti n lo kaakiri a to ba ri awon epo a to ma fa won tu bi o ba ri awon nkan miran to fe jeyo to ri wipe o le di idagbasoke oka tabi irugbin re lowo a ma fa won tu ki lo n se o n pa awon nkan wonyi run ti o le di awon irugbin re ti o le di won lowo je ki a mu wa si iwa tiwa gege bi onigbagbo ki a to mo Jesu okan wa o dabi ile ile ti a ko ro ile to je wipe opolopo orisirisi nkan lo hu nibe agbere hu jade iwa omuti hu jade iwa ole hu jade iwa eri hu jade ijanko aso ka ma nodi ka so wi pe aneni kan ti oni ki ife ku fe nko ati opolopo nkan miran bi oju kokoro bi borisha awon nkan won yi lo nku jade ojo ti aba jesu pade ojo yi ni a se bi agbe tin se ni abere si nimu ada oro olorun ida oro olorun ni an ke gbogbo nkan won yi kuro ni a ronu pada ni a fa awon jo se apa kan ni a bebe we pe ki ina emi mimo ki o wa jo awon nkan won yi bi a tin ronu pada ti a tin gba awon nkan won yi ti gbogbo be ni a so fun olorun wi pe ki jesu christi omo olorun ki o wa si inu aye wa be ni a gbin oro olorun gege bi agbe tin gbin oka be ni a gbin sinu o kan aya wa nje nigbati a wa ti di atunbi nigbati a ti mo jesu se eyi wa je we pe awon nkan ti a ti parun tele tele a o tun ni se nkan kan nipa won eni paul apostle bi so fun a we pe gege bi eni ti o gbon gege bi eni ti ko fe ki awon nkan won yi ki o tun jeyo ni igbese aye wa o ni a ni ojuse kan lati se e ma pa eya ara yin ti nbele aye e ma pa won run eni a fi fe wo nkan meje pataki ninu eko ti an ko loni ikini ara ati eya ara eya re ara ati awon eya re bi abaka nkan won yi nitori na e ma pa eya ara yin ti nbe le aye run eni ti ko ba ni eko ihin rere ti ko mo ohun ti a n so nihin a ma se ni kayefi we pe ewo la tun ri ka ninu bibeli nkan ti a wa ti a mo si eya ara ni apa ese eti enu imu awon gbogbo eya ara bawo ni a se wa n so fun anigba na we pe ki a ma pa eya ara ti nbe le aye run je ki n koko so nkan kan fun o bi eniyan ko ba ni emi olorun ko le mo itumo oro olorun nitori wipe a ko oro olorun lati owo emi olorun lati imisi emi olorun eyi ni o fi je ohun isina ki a gbe bibeli lo ba awon ti ko loye ihin rere bi enikan ba ka eyi o le ro wipe nkan ti olorun so fun ani pe ki a ma ge apa wa sonu ki a ma ge ese wa sonu rara ki se be ohun ti olorun so fun ani hin o n fi ara gba to so wipe ara o n fi we gbongbo ese o n fi we itakun ese ni igbese aye wa o n fi we okunrin ti inu ni ti ko ti iba jesu kristi pade o n fi we eyi irugbin ese ti o wa ninu okan olukuluku awon eya ara ti o si n so ni awon nkan ti o n jeyo awon eka igi to n jeyo lati gbongbo ese eyi ni o n pe ni eya ara yin ti n bele aye o si se alaye fun wa o so wipe awon eya ara ti a n toka si ni agbere iwa eri ife kufe ife buburu oju kokoro ti se iborisa je ki a wo Romu ori kejo ese iketala si bibeli re kiakia Romu ori kejo ese iketala nitori bi eyin ba wa ni ti ara eyin o ku sugbon nipa emi bi eyin ba n pa ise ti ara run eyin o ye ohun kan naa ni emi olorun tun toka si nihin wipe bi a ba wa nipa eni ti ara e je wipe eni ti ko ni emi olorun eni ti ko ti ni iyipada okan bi a ba je iru eniyan bee wipe a o ku ki se iku ti ara lo n so o n so nipa iku ti emi wipe a o ya wa ya olorun a o ku wipe sugbon bi a ba n pa awon ise ti ara bi a ba n pa awon agbere bi a ba n pa awon iwa eri ifekufe ife buburu oju kokoro bi a ba n pa won run ti a o je ki won ki o tun gberi ni igbese aye wa wipe yiye ni a o ye je ki a wo Galatia ori karun lati ese ikokanlelogun Galatia ori karun lati ese ikokanlelogun ìkọkàndínlógún ṣe gáfárà fún mi.

àwọn tí ń ṣe nǹkan bá wọn ni kì yóò jogún ìjọba ọlọ́run. Àwọn ọ̀rọ̀ tí a kà wọ̀nyí láti gbé Kólósè orí kẹta ẹsẹ̀ karùn-ún lẹ́sẹ̀, àwọn ni ó jẹ́ kí ó yé wa èdè tí Bíbélì lò nígbà tí ó pe àwọn nǹkan wọ̀nyí ní ẹ̀yà ara wa tí ń bẹ̀lé ayé, tí ó sì ń sọ fún wa wípé kí a máa pa wọ́n run. Yẹ kí a tún padà sí Kólósè tí a ti ń bá bọ̀, orí kẹta ẹsẹ̀ karùn-ún. Nítorí náà, ẹ máa pa ẹ̀yà ara yín tí ń bẹ̀lé ayé run. Nítorí náà, bí àwọn àgbà, bí wọ́n bá ń sọ̀rọ̀, bí wọ́n bá fẹ́ fi òpin sí nǹkan tí wọ́n ń sọ, tí wọ́n sì fẹ́ fi àáké lé ìpinnu tí wọ́n mú lórí èyí tí wọ́n ti ń bá sọ tẹ́lẹ̀ tẹ́lẹ̀, wọ́n á sọ wípé nítorí náà, èyí jẹ́ wípé nítorí èyí tí a ti sọ sílẹ̀, nítorí èyí tí a ti gbọ́ tẹ́lẹ̀ tẹ́lẹ̀, nítorí èyí tí lágbájá sọ, títẹ̀mẹ̀dù pàápàá tí ó fikun, nítorí náà báyìí ni nǹkan tí a ó ṣe. Nígbà tí Paul apostle tó sọ wípé nítorí náà, nítorí kíni, ó ní nítorí wípé a ti jiyìn dìde pẹ̀lú Kristi lórí nínú ẹsẹ̀ kìíní. Nítorí wípé ó jẹ́ ìlépa ọkàn wa nísinsìnyí láti máa ṣàfẹ́rí àwọn nǹkan tí ń bẹ lókè. Ẹsẹ̀ ìkejì, ó ní nítorí ẹ ti fẹ́ láti máa ronú àwọn nǹkan tí ń bẹ lókè, nítorí wípé ẹ kò ní inú dídùn sí àwọn nǹkan tí ń bẹ nínú ayé mọ́. Ó ní nítorí ẹ̀yin ti kú, àti nítorí a ti fi ìyẹn pamọ́ pẹ̀lú Kristi nínú Ọlọ́run, nítorí wípé ẹ ń retí ìpadàbọ̀ Jésù Kristi lẹ́ẹ̀kejì, ẹ sì ń retí wípé bí ó bá farahàn, ẹ̀yin pàápàá yóò farahàn pẹ̀lú rẹ̀ nínú ògo. Ó ní nítorí náà, bí a bá ní àwọn ìrètí nínú wa, nítorí náà ẹ máa pa àwọn ẹ̀yà ara yín tí ń bẹ̀lé ayé, kí ẹ máa pa wọ́n run. Ní ẹsẹ̀ karùn-ún yìí ni ó dárúkọ àwọn nǹkan márùn-ún ọ̀tọ̀ọ̀tọ̀. Ìkíní, àgbèrè. Ìkejì, ìwà èérí. Ìkẹta, ìfẹ́kúfẹ̀ẹ́. Ìkẹrin, ìfẹ́ búburú. Ìkarùn-ún, ojúkòkòrò. Ojúkòkòrò yìí ni ó tún wá sọ fún wa wípé òun àti ìbọ̀rìṣà ọ̀kan náà ni wọ́n. Yẹ kí a wò wọ́n ní ìkọ̀ọ̀kan, àwọn ohun tí Ọlọ́run pa láṣẹ fún wa, àwọn tí ẹ̀mí mímọ́ kan dandan gbọ̀n fún wa wípé a ní láti parun, a ní láti mú kúrò ní ìgbésí ayé wa. Ìkíní, ó dárúkọ àgbèrè. Kí a kọ́kọ́ dúró níhìn-ín, kí a sọ nǹkan kan láti ran ara wa létí wípé ó ṣe dandan láti máa ka ọ̀rọ̀ Ọlọ́run fún ara wa, nítorí ọ̀pọ̀lọpọ̀ ìjọ ló wà ò jẹ́ mọ̀, wọn kì í fẹ́ dárúkọ àgbèrè. Bí wọ́n bá rí ẹnikẹ́ni tó ń wàásù tó ń dárúkọ àgbèrè, wọ́n á ní èwo ni oníwàásù tó ń dárúkọ? Ẹ̀ṣẹ̀ gbajúmọ̀ ní àgbèrè. Àwọn wọ̀nyí ò sì ká sí ẹ̀ṣẹ̀, wọ́n rò wípé ìwà gbajúmọ̀ wípé kò sí ẹni tí ó lè ní ọ̀làjú nítòótọ́ tí kò ní nípa nínú àgbèrè. Èyí ni Ọlọ́run sọ fún wa wípé kí a má dá wọn lóhùn, kí a má gbọ́ ti àwọn aláhesọ tí ó wà níta, tí wọ́n rò wípé bí ènìyàn bá ti ń dàgbà, wọ́n máa sọ wípé kò sí ẹnikẹ́ni tí ó lè dàgbà tó tójú bọ́ tí kò ní ní ẹ̀ṣẹ̀ àgbèrè ní ìgbésí ayé rẹ̀, nítorí àwọn kà sí ìwà ọ̀làjú. Nítorí bẹ́ẹ̀, ibòmíràn wà tó jẹ́ wípé wọn kì í dárúkọ àgbèrè. Èyí ni nínú àwọn ìjọ ẹlẹ́yàmẹ̀yà tí wọn ò dúró lórí kíkún ẹ̀kọ́ ìhìnrere. Ṣùgbọ́n ó ṣe wá láàánú láti tún sọ wípé àwọn mìíràn wà tí ó tilẹ̀ jẹ́ wípé àwọn jẹ́ oníhìnrere. Wọ́n máa ń sọ nípa ìgbàlà, wọ́n máa ń sọ nípa ìrírí wípé kí a wẹ ẹ̀ṣẹ́ wa nù, ṣùgbọ́n àwọn wọ̀nyí pàápàá wọn kì í fẹ́ dárúkọ àgbèrè. Wọ́n sì máa ń sọ fún wa wípé oníwàásù láti ṣọ́ra. Wọ́n máa ń sọ wípé oníwàásù tó bá ń dárúkọ àgbèrè nígbà gbogbo, tí ò bá ṣọ́ra, nǹkan tó ń dárúkọ tó ń laago mọ́ lójoojúmọ́ ni, èṣù pàápàá ó lè fi nǹkan bẹ́ẹ̀ kọ́ lẹ́sẹ̀ kó fi gbé ṣubú. Nítorí bẹ́ẹ̀, àwọn máa ń sọ wípé àwọn kì í fẹ́ dárúkọ àgbèrè, nítorí nǹkan ẹlẹgẹ́ ni àwọn ká àgbèrè sí. Ṣùgbọ́n kí a fetí wa sí ọ̀rọ̀ Ọlọ́run, kí a gbójú kúrò nínú àgálámàṣà àwọn ẹlẹ̀sìn, kí a mọ̀ wípé ọ̀rọ̀ Ọlọ́run ó kàn dandangbọ̀n fún wa wípé a ní láti pa ẹ̀yà ara wa tí ń bẹ̀lé ayé run. Ìkíní, ó dárúkọ àgbèrè. Jẹ́ kí a wo Bíbélì, kí a wo bí Bíbélì pàápàá bí ó ṣe mẹ́nu kan àwọn nǹkan wọ̀nyí nínú Máàkù.

PD orí kejìlá ẹsẹ̀ ìkarùn-ún nítorí ìnira àwọn tálákà nítorí ìmí ẹ̀dùn àwọn aláìní olówa wípé nígbà yìí èmi ó dìde èmi ó sì yọ sí ibi àìléwu kúrò lọ́wọ́ ẹni tí ń fẹ́ sí níhìn ni Ọlọ́run sọ fún wa wípé bí tálákà bá jẹ́ ẹni tí a ní lára bí àwọn aláìní bá mí ìmí ẹ̀dùn sí Olúwa wípé Olúwa yóò dìde láti gbà wọ́n àti láti yọ wọ́n kúrò nínú àwọn nǹkan tí ó rọgbà yí wọn ká àti àwọn tí ó ń gbéraga lórí wọn wípé òun ó gbà wọ́n ó yẹ kí a mọ̀ wípé bí àwọn ọ̀tá wa bí wọ́n tilẹ̀ lágbára jù wá lọ bí àwọn ọ̀tá wa bí wọ́n tilẹ̀ ní ohun ìjà olóró ju tiwa lọ bí àwọn ọ̀tá wa bí ó bá dàbí ẹni wípé wọ́n le ní ipá wọ́n sì gbọ́n púpọ̀ jù wá lọ kí a mọ̀ wípé Ọlọ́run tóbi ju àwọn ọ̀tá wa lọ ó sì lè gbà wá lọ́wọ́ àwọn ọ̀tá wa bí wọ́n tilẹ̀ jẹ́ alágbára nínú orin Dáfídì orí kejìdínlógún ẹsẹ̀ ìkẹtàdínlógún orin Dáfídì orí kejìdínlógún ẹsẹ̀ ìkẹtàdínlógún ó gbà mí lọ́wọ́ ọ̀tá mi alágbára àti lọ́wọ́ àwọn tí ó kórira mi nítorí wọ́n lé agbára jù mí lọ bí àwọn ọ̀tá tilẹ̀ lágbára jù wá lọ ó dájú pé Ọlọ́run yóò gbà wá Ọlọ́run yóò tú wa sílẹ̀ Ọlọ́run yóò dá wa ní ìdè kì yóò jẹ́ kí àwọn ọ̀tá kí wọn kí ó gbé wa mì ṣùgbọ́n kí ni a lè ṣe tí a ó fi ní ìdáǹdè pípé ìdáǹdè kíkún kí ni a sì lè ṣe lẹ́yìn ìgbà tí a bá ti ní ìdáǹdè pípé yìí láti pa ìdáǹdè náà mọ́ yẹ kí a wò ó ìkíní a ní láti jẹ́ ẹni tí ó mọ olúwa àti ẹni tí olúwa mọ̀ gẹ́gẹ́ bí ẹni tirẹ̀ a ní láti di àtúnbí a ní láti di ọmọ Ọlọ́run nítorí èyí ni a fi lè ní ìṣẹ́gun wo ìwé Aesaiah orí ìkẹrìnléníàádọ́ta orí ìkẹrìnléníàádọ́ta ẹsẹ̀ tí ó gbẹ̀yìn kò sí ohun ìjà tí a ṣe sí ọ tí yóò lè ṣe nǹkan àti gbogbo ahọ́n tí ó dìde sí ọ ní ìdájọ́ ni ìwọ ó dálé ẹ̀bi èyí ni ogún àwọn ìránṣẹ́ olúwa láti ọ̀dọ̀ mi ni òdodo wọn ti wá ni olúwa wí níhìn ó sọ wípé èyí ni ogún àwọn ìránṣẹ́ olúwa èyí ni wípé bí a bá fẹ́ ní ìdáǹdè tí a sì fẹ́ wà ní ipò tí ó jẹ́ pé kò sí ohun ìjà tí a lè ṣe sí wa tí ó lè ṣe wá ní nǹkan a ní láti jẹ́ ìránṣẹ́ olúwa a ní láti jẹ́ ẹni tí ó mọ Ọlọ́run a ní láti jẹ́ ẹni tí ó ti bá Ọlọ́run lajà nípa kíkọ ẹ̀ṣẹ̀ wa sílẹ̀ a sì ti gba iṣẹ́ orí igi àgbélébò tí Jésù ṣe àti gbà á gbọ́ ó ní bí ó bá rí bẹ́ẹ̀ kò sí ohun ìjà tí a ṣe sí ọ tí yóò lè ṣe ọ ní nǹkan àti gbogbo ahọ́n tí ó dìde sí ọ ní ìdájọ́ ní ìwọ ó dà á lẹ́bi mo fẹ́ kí ó di ímọ̀ fún ọ wípé kí Aesaiah kí ó tún máa sọ ọ̀rọ̀ yìí fún àwọn ọmọ Israeli àwọn ohun púpọ̀ ni ó ti ṣẹlẹ̀ lára àwọn ìṣẹ̀lẹ̀ tí ó ti ṣẹlẹ̀ ni a rí nínú Aesaiah orí kẹtàdínlógún ṣe kíákíá kí o ṣí bíbélì rẹ kí n kà á sí ọ létí láti ẹsẹ̀ ìkíní ó sì ṣe nígbà tí Hesekiah ọba gbọ́ ó fa aṣọ rẹ̀ ya ó sì fi aṣọ ọ̀fọ̀ bora ó sì lọ sínú ilé olúwa ohun kan ni ó ṣẹlẹ̀ níhìn ọba Assyria ni ó rán àwọn ìránṣẹ́ rẹ̀ láti dẹ́rùba Hesekiah ọba Assyria sì ń sọ fún wípé kò sí bí ó ṣe lè gbàdúrà tó kò sí bí ó ṣe lè gbẹ́kẹ̀lé Ọlọ́run tó wípé òun ó ṣẹ́gun rẹ̀ òun ó ṣẹ́gun àwọn ènìyàn rẹ̀ òun ó kó wọn lọ gẹ́gẹ́ bí ẹrú òun ó sì ṣe ìpalára púpọ̀ sí wọn ó sì bẹ̀rẹ̀ sí ní gbàdúrà níwájú olúwa níhìn ni Ọlọ́run ti fún ní ìṣẹ́gun bí ó tilẹ̀ jẹ́ wípé ọba Assyria ó jẹ́ ẹni tí ó ní àwọn ohun ìjà olóró púpọ̀ ṣùgbọ́n ọba Hesekiah kò ní ohun púpọ̀ ẹ̀rù ń bà

ṣùgbọ́n a sọ fún wa wípé bí a bá jẹ ẹni bíi tinú ọlọ́run. Ẹni tí ó gbẹ́kẹ̀lé ọlọ́run wípé bí a tilẹ̀ dìde ogun sí wa, bí a tilẹ̀ kọjú ìjà sí wa, bí àwọn aláìgbàgbọ́ bí wọ́n tilẹ̀ dó tì wá, tí wọ́n fẹ́ ṣe wá ní ibi, wípé ọlọ́run ní òun ó dá wa sílẹ̀, ọlọ́run ní òun ó gbèjà wa. Wo ẹsẹ̀ ìkẹtàlélọ́gbọ̀n. Ẹsẹ̀ ìkẹtàlélọ́gbọ̀n: nítorí náà báyìí ni Olúwa wí, ní ti ọba Assyria, òun kì yóò wá sí ìlú yìí, bẹ́ẹ̀ ni kì yóò ta ọfà kan síbẹ̀, kì yóò sì mú asà wá síwájú rẹ̀, bẹ́ẹ̀ ni kì yóò sì wo, kì yóò sì wá odi tì í. Níhìn-ín ni Ọlọ́run sọ fún Hezekiah wípé o mọ̀ pé kò sí ìjà tí ọba Assyria ṣe sí ọ tí ó lè ṣe ọ́ ní nǹkan, nítorí wípé Ọlọ́run ti ṣetán láti dáàbò bo ìlú yìí. Ó ní ọba Assyria kì yóò wá sí ìlú yìí. Ó dá mi lójú wípé ọba Assyria, èyí ni ọba tàbí alágbára nínú àwọn ẹgbẹ́ òkùnkùn, àwọn alágbára òkùnkùn, wọn kì yóò wá sí ilé rẹ, wọn kì yóò wá sí ọ̀dọ̀ àwọn ọmọ rẹ. Ó ní kì yóò sì ta ọfà síbẹ̀, ọfà ọ̀tá kì yóò wá sílé rẹ lórúkọ Jésù. Padà sí Isaiah orí 54, kí o wo ẹsẹ̀ 17: kò sí ohun ìjà tí a ṣe sí ọ tí o lè ṣe ọ ní nǹkan. Isaiah ó rán àwọn ọmọ Israẹli létí kí wọn kí ó rántí òbí ọba Egypti bí ó ti lágbára tó, ṣùgbọ́n kò sí ohun ìjà tí ọba Egypti tí ó ṣe sí wọn, kò sí bí ó ṣe lè ṣe wọ́n ní nǹkan. Ó ní kí wọn kí ó rántí agbára Goliath, ó ní ṣùgbọ́n kò sí ohun tí Goliath lè ṣe fún Dáfídì àti fún Israẹli. Ó ní kí wọn kí ó sì rántí èyí tí ó ṣẹlẹ̀ ní lọ́ọ́lọ́ yìí, nígbà tí ọba Assyria tí ó dìde sí ọba Hezekiah. Ó ní kò sí ohun ìjà tí ó lè ṣe sí, tí ó lè ṣe nǹkan. Ó ní bẹ́ẹ̀ gẹ́gẹ́ ni fún ìránṣẹ́ Olúwa kọ̀ọ̀kan, bẹ́ẹ̀ gẹ́gẹ́ fún ẹnì kọ̀ọ̀kan wá tí ó mọ orúkọ Olúwa, bẹ́ẹ̀ gẹ́gẹ́ ni fún ẹnì kọ̀ọ̀kan wá tí ó gbẹ́kẹ̀lé Olúwa, wípé kò sí ohun ìjà tí a ṣe láti ọ̀dọ̀ àwọn ẹlẹ́bọlóògùn, kò sí ohun ìjà tí a ṣe láti ọ̀dọ̀ àwọn tí ó ní agbára òkùnkùn, kò sí ohun ìjà tí a ṣe láti ọ̀dọ̀ àwọn ẹlẹ́mìí òkùnkùn, àwọn tí ó ní ẹ̀mí emèrè, kò sí ohun ìjà tí a ṣe láti ọ̀dọ̀ àwọn abọ̀rìṣà tàbí láti ọ̀dọ̀ àwọn eléégún tí ó wà ní abúlé. Ó ní kò sí ohun ìjà tí a ṣe láti ọ̀dọ̀ àwọn alálùpà ìdà kankan tí ó lè ṣe ọ́ ní nǹkan. Ó ní gbogbo ahọ́n tí ó dìde sí ọ ní ìdájọ́ ni ìwọ ó dá lẹ́bi. Èyí ni ogún àwọn ìránṣẹ́ Olúwa láti ọ̀dọ̀ Olúwa ní òdodo wọn ti wá, ni Olúwa wí. Nítorí bẹ́ẹ̀, jẹ́ kí a rí wípé a ti di àtúndí, a jẹ́ ènìyàn Ọlọ́run, àti pé a ti kọ ẹ̀ṣẹ̀ sílẹ̀, àti wípé a mọ Olúwa ní tòótọ́. Kì í ṣe bẹ́ẹ̀ nìkan, a ní láti jẹ́ ẹni tí ó kún fún àdúrà. Ẹni tí ó kún fún àdúrà, bí a bá jẹ́ ẹni tí ó fẹ́ ní ìdáǹdì kúrò nínú ìnilára, kúrò nínú ìpọ́njú, kúrò nínú àìsàn, kúrò nínú àjálù tí ó ń jálù àwọn tí ó wà nínú ayé, ó yẹ kí a jẹ́ ẹni tí ó kún fún àdúrà. Kò yẹ kí a jẹ́ asọ̀rọ̀ má gbèsè, kò yẹ kí a jẹ́ ẹni tí ń sọ̀rọ̀ bótobòto káàkiri àárín ilé, tí kì í lè ka bíbélì, tí kì í lè gbàdúrà. A rí àwọn ẹlòmíràn bí ó tilẹ̀ jẹ́ pé wọ́n ní wàhálà nínú ẹbí, bí ó tilẹ̀ jẹ́ pé wọ́n ní àìsàn ní àgọ́ ara wọn, bí wọ́n wá sínú ilé ìsìn wọn kì í gbàdúrà. Bí wọ́n lọ sí ìdàpọ̀ ojú ilé, wọn mọ bí a ti gbàdúrà. Bí wọ́n wà nílé ti ara wọn, wọn mọ bí a ti gbàdúrà. O mọ̀ ẹni tó wà nínú ayé yìí, nínú ìwàyà ogun, nínú ìjà ogun nínú ayé, o mọ̀ wípé a ní láti jẹ́ ẹni tó màdúrà àgbà, ẹni tó ń ké pe Olúwa láàárọ̀, lọ́sàn-án àti lálẹ́ ní ìgbà gbogbo. Ẹni tí irú ẹni bẹ́ẹ̀, a rí wípé ohun tí Ọlọ́run tilẹ̀ máa ń ṣe ni pé a jẹ́ kí ẹ̀mí rẹ̀ kí ó jí wa ní ọ̀gànjọ́ òru. Ní ọ̀gànjọ́ òru yìí, ẹ̀mí Ọlọ́run á sọ fún wa pé kí a bẹ̀rẹ̀ sí ní gbàdúrà, kí àwọn ìṣe tí ó ń ṣe àwọn tí ó wà nínú ayé kí ó má bàa ṣe wá. Nítorí bẹ́ẹ̀, àwa tí a bá mọ̀ wípé a fẹ́ ní ìṣẹ́gun, a fẹ́ borí ẹ̀ṣẹ̀, a fẹ́ borí èṣù, a fẹ́ borí àwọn àjálù tí ó ń dé bá àwọn èèyàn nínú ayé, a ní láti kún fún àdúrà. Jẹ́ kí a wo orin Dáfídì 107. Orin Dáfídì 107. Kí a wo ẹsẹ̀ 19 àti ẹsẹ̀ 20. Nígbà náà ni wọ́n kígbe pé Olúwa nínú ìpọ́njú wọn, ó sì gbà wọ́n nínú iṣẹ́ wọn. Ó ràn
rẹ̀ ó sì mú wọn lára dá ó sì gbà wọn kúrò nínú ìparun wọn nítorí bẹ́ẹ̀ ó yẹ kí a kún fún àdúrà bí mo ti sọ tẹ́lẹ̀ kí a ṣe bí jákọ́bù tí ó rọ̀ mọ́ olúwa tí ó bẹ̀ sí ní jàjàkadì nínú àdúrà nínú ìfi omijé béèrè lọ́wọ́ ọlọ́run wí pé èmi kì yóò jẹ́ kí o lọ bí kì í bá ṣe pé ìwọ́ bùkún mi kì í ṣe bẹ́ẹ̀ nìkan ó yẹ kí a ní ìgbàgbọ́ nínú olúwa nítorí ìgbàgbọ́ nínú olúwa ni yóò fún wa ní ìṣẹ́gun nínú Éfésù orí kẹfà ẹsẹ̀ ìkẹrìndínlógún lékè gbogbo rẹ̀ ẹ mú apata ìgbàgbọ́ nípa èyí tí ẹ̀yin ó lè máa fi paná gbogbo ọfà ẹni ibi nì ẹ mú apata ìgbàgbọ́ nípa èyí tí ẹ̀yin ó lè máa fi paná gbogbo ọfà ẹni ibi nì ìgbà mìíràn a máa ń gbọ́ tí àwọn ènìyàn wa ní orílẹ̀-èdè wa tí wọ́n ń sọ èdè káàárọ̀ òjíire wọ́n máa ń sọ wípé lágbájá wọ́n ta lọ́fà ni lágbájá ọfà ayé ló wà lára ẹ lágbájá àhómọ gbà tí wọn ti ṣe nǹkan bẹ́yẹn fún kò gbádùn ṣùgbọ́n ó yẹ kí a ní ìgbàgbọ́ nínú olúwa bí àwọn tí ó wà nínú ayé tilẹ̀ ń tafà ìgbà mìíràn ẹlòmíràn máa sọ wípé ìgbà tí òun sùn lé òru ní ẹnìkan rí òun ló yìnbọn fún òun ló tafà fún òun bí òun ti jí sí ojú ayé ni òun rí pé ibi tí a ti tafà fún òun yìí bẹ́ẹ̀ ni òun bẹ̀rẹ̀ sí ní ìrora ibẹ̀ ni nǹkan kan tí ó rìn láti ibẹ̀ ló ti bẹ̀rẹ̀ ibẹ̀ ni ó fi dàbí ẹni wípé ojoojúmọ́ lòun wá ń lọ sí ilé ìwòsàn tí àwọn olóyìnbó ó ní bí a bá ní ìgbàgbọ́ nínú olúwa ó ní ọfà tí a lè ta láti ọ̀dọ̀ àwọn tí ó wà nínú ayé wípé ìgbàgbọ́ wa ni yóò dàbí apata tí a ó lè fi paná ọfà ẹni ibi nì kí ni a ń pè ní apata èyí kì í ṣe àpáta yàtọ̀ ṣùgbọ́n nǹkan tí a ń pè ní apata ni pé bí ẹnìkan bá ń sọ òkò ṣé orí àwọn ọlọ́pàá bí ìjàngbọ̀n rògbòdìyàn bí ó bá bẹ́ sílẹ̀ ní ibì kan àwọn ọlọ́pàá lọ síbẹ̀ àwọn ọlọ́pàá yìí ti mọ̀ wípé àwọn tí ó ń ṣe ìjàngbọ̀n wọ́n lè máa ju òkò sí wọn wọ́n lè máa tafà sí wọn wọ́n ní àwọn nǹkan kan tó máa gbé lọ́wọ́ bí ata yìí tàbí bí ọta bí ó bá ti ń bọ̀ wọ́n á fi nǹkan yìí wọ́n á fi gbà á èyí ni à ń pè ní apata nítorí wípé kò ní jẹ́ kí ọta tàbí òkúta kí ó ba àwọn ọlọ́pàá tí wọ́n wá fi ojú sí àwọn nǹkan tí wọ́n ń ṣe níbẹ̀ ó ní lékè gbogbo rẹ̀ kí ẹ mú àwọn apata ìgbàgbọ́ bí a bá ti ń sọ ọfà sí onígbàgbọ́ ìgbàgbọ́ yìí ni kò ní jẹ́ kí ọfà yìí kí ó dọ́dọ̀ rẹ̀ bí a bá mú orúkọ rẹ lọ sí ilé àwọn ẹlẹ́bọlóògùn ìgbàgbọ́ tí o ní nínú olúwa ni kò ní jẹ́ kí àwọn nǹkan wọ̀nyí kí ó dé ọ̀dọ̀ rẹ bí ó bá dàbí ẹni pé àwọn kan fẹ́ ṣe ọ́ ní ibi wọ́n fẹ́ rán àwọn ẹ̀mí òkùnkùn sí ọ apata ìgbàgbọ́ yìí ló fi máa paná ọfà ẹni ibi nì tí kò ní jẹ́ kí àwọn nǹkan wọ̀nyí kí ó dé ọ̀dọ̀ rẹ kì í ṣe bẹ́ẹ̀ nìkan o ní láti sá sí abẹ́ ààbò tí ó wà nínú ẹ̀jẹ̀ Jésù Kristì ṣé orí ẹ̀jẹ̀ Jésù Kristì ó fún wa ní ààbò púpọ̀ ààbò wà nínú ẹ̀jẹ̀ Jésù Kristì nínú ìwé ìfihàn orí kejìlá ẹsẹ̀ ìkọkànlá wọ́n sì ṣẹ́gun rẹ̀ nítorí ẹ̀jẹ̀ ọ̀dọ́ àgùntàn náà àti nítorí ọ̀rọ̀ ẹ̀rí wọn wọn kò sì fẹ́ràn ẹ̀mí wọn àmì títí dé ikú ó ní wọ́n ṣẹ́gun èṣù wọ́n ṣẹ́gun dragoni nítorí wípé wọ́n ní ìgbẹ́kẹ̀lé nínú ẹ̀jẹ̀ ọ̀dọ́ àgùntàn yẹ kí a tún wo ìwé òwe orí kejìdínlógún ẹsẹ̀ ìkẹwàá ìwé òwe orí kejìdínlógún ẹsẹ̀ ìkẹwàá orúkọ olúwa ilé èṣù agbára ni olódodo sáwọ inú rẹ̀ ó sì là bí a bá ti ń gbàdúrà tí a ń gbàdúrà ní orúkọ jésù èyí jẹ́ wípé a ń sáwọ inú ilé èṣù ńlá ni kí ọwọ́ èṣù ọwọ́ ọ̀tá kí ó má bàa tẹ̀ wá kì í ṣe bẹ́ẹ̀ nìkan yẹ kí a ní ọ̀rọ̀ ọlọ́run èyí tí a ó fi ṣẹ́gun èṣù ṣé o mọ̀ wípé nígbà tí èṣù wá tí ó ná jésù kristi wọ̀ ọ̀rọ̀ yìí ni jésù kristi ni ó fi ṣẹ́gun èṣù kí a sì rí i wípé a ní ìfàmì òróró yan olúwa ìjẹ́ pé kí a ní ẹ̀mí ọlọ́run
ni igbese aye wa bi aba ni emi olorun agba olorun bi o ba wa ni igbese aye wa gbogbo ajaga ti o wa ni a o ja kuro ni igbese aye wa ki a je eni ti o mo olorun ki a je eni ti o fa agbara olorun wa si igbese aye wa wo ninu Isaiah ori kewa ese ketadinlogbon Isaiah ori kewa ese ketadinlogbon yo si se le ojo na ni a o gbe eru re kuro le ejika re ati ajaga re kuro le orun re a o si ba ajaga na je nitori ora popo a o si ba ajaga na je nitori ora popo o ti a pe ni ora popo nihin bi a ba wo ede miran eyi ni ede oyinbo ati ede greek ti a fi ko bibeli o so nipa agbara olorun o nso nipa ohun ti olorun eyi ti olorun tule wa lori o nso nipa ifami ororoyan olorun eyi ti olorun da le wa lori ti a o fi le ja gbogbo ajaga kuro ni igbese aye wa ati so fun o ti mo nisinsiyi we pe bi o ba nfe idande idande somo to si re o nfe iwosan ni iwosan somo to si re bi o ba nfe ipese lati odo olorun wa ipese somo to si re ohun kan lo ni lati se o ni lati mo we pe o ti ba olorun dore o ti die bi olorun ati so de atun bi o ti ni igbala ninu jesu christi o lati je eni ti n gbadura eni ti n gbadura se o ranto owe ti jesu pa fun awon omo ehin nipa obirin opo kan ti o so wi pe o fe ki agbesun lara otahun o lo nba adajo yi adajo yi o si tete da lohun sugbon nipa awi iyanu re nipa siso nigba gbogbo nipa lilo sodo adajo yi nigba gbogbo ni a fi da lohun yi ni jesu wa so fun wi pe awa na ti a je onigbagbo a o mo wi pe o ye ka ma gbadura ni lai simi ati lai sare ki olorun ki o ba le tu wa sile ki olorun ki o ba le daabo bo wa ki olorun ki o ba le mu wa laada ki olorun ki o ba le se awon ti an be lowo re ki o ba le se fun wa ijoduro lori ese re ki o so fun olorun wi pe o n fe idande olorun bi iponju ba wa bi inilara ba wa bi aisan ba wa bi aini ba wa bi iporuru okan ba wa ohun ti ba wa ni igbese aye re to ni o lara ti o n fe ki olorun ki o mu kuro so fun olorun so fun olorun o daju wi pe yo gbo nitori pe olorun ki se eni tin jani tile olorun ki se eni tin doju tini olorun ki se eni tin se ileri ki o ma mu ose so fun olorun ri wi pe o ti di atunbi ri wi pe o je omo olorun ri wi pe o je eni olorun ki o si wa ma so fun olorun nipa awon ileri ti o ti se wi pe ko so ija ti a se si o ti yo le pa o lara nitori eyi ni ogun awon eniyan mimo ri pe o je eni ti gbadura gbadura pelu gbogbo okan re gbadura pelu gbogbo igbagbo ti o wa ninu re gbadura nipa didro ki o si duro lori awon ileri olorun romo eje jesu christi je ki a fi eje jesu christi ki a fi weo ki a fi bo ki a fi daabo bo ki o si ranti wipe oruko oluwa oruko oluwa oruko oluwa ile iso agbara ni olododo sa wonu re o si ye olododo sa wonu re a si daabo bo o ni ipamo ranti oro oluwa ranti ileri oluwa ki o fi oro oluwa ki o fi segun esu bi o ba ti ni igbala ki o je ki emi olorun ki o wa lori re ki o wa ninu aye re ki a so di mo ki a fi agbara emi olorun fun o nitori emi olorun yi ni ja gbogbo ajaga ki ma wa si igbesi aye eniyan loni so fun olorun we pe iwosan pe pe yo je ti re we pe idande kikun yo je ti re so fun olorun o daju pe bo ba gbagbo o ri ogun olowa.

rí ẹnikẹ́ni tí ó ń ṣọ́ ọkùnrin ọlọ́rọ̀, ọkùnrin olówó, tàbí obìnrin tí ó gbajúmọ̀, tí ó ń wá ẹni tí yóò tẹ̀lé kí á tẹ̀lé Jésù Kristì nìkan ṣoṣo. Nínú Jòhánù orí kẹwàá, Jòhánù orí kẹwàá, à ń kà láti ẹsẹ̀ ìkarùn-ún. Jòhánù orí kẹwàá láti ẹsẹ̀ ìkarùn-ún. Wọn kò jẹ́ tọ àlejò lẹ́yìn, dúró níbẹ̀. Wọn kò jẹ́ tọ àlejò lẹ́yìn, ẹni tó mọ̀ rí. Wọn kò jẹ́ tọ lẹ́yìn. Kí a kọ́kọ́ sọ nípa ìgbé ayé wa, nípa títọ àlejò lẹ́yìn. Ìwọ tí ó jẹ́ obìnrin, o dúró sí ibi ibùdókọ̀, o ń wá ọkọ̀. O rí àlejò tí o mọ̀ rí, o mọ̀ nọ́mbà ọkọ̀ rẹ̀, o mọ̀ àwọ̀ ọkọ̀ rẹ̀, o mọ̀ bi tó ti ń bọ̀, o mọ̀ bi tó ń lọ, o ń juwọ́ sílẹ̀. O nígbàgbọ́ kì í tẹ̀lé àlejò lẹ́yìn. Bí wọ́n ṣe máa ń mú àwọn ẹlòmíràn nìyẹn tó máa ń ṣe pálapàla pẹ̀lú wọn. Bí wọ́n ṣe máa ń mú àwọn ẹlòmíràn nìyẹn tó de wípé wọ́n á fẹ́ fi wọ́n ṣowó. Àwa tí a jẹ́ onígbàgbọ́ yẹ kí a sọ fún àwọn ọmọ wa wípé wọn kò jẹ́ tẹ̀lé àlejò lẹ́yìn. Ẹni tí a kò mọ̀ rí kì í ṣe bẹ́ẹ̀ nìkan nípa ti ẹ̀mí. A ò jẹ́ tẹ̀lé àlejò lẹ́yìn. Ẹni tí ń wàásù ẹ̀kọ́ àjèjì, a ò jẹ́ tẹ̀lé. Ẹni tí ń wàásù ohun tí kì í múni dọ́run, ohun tí kì í ṣe àṣepé nígbèsè ayé onígbàgbọ́. Ẹni tí kò mọ ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run nípa ti ìgbàlà, nípa ti ìsọ̀rímọ́, nípa ti agbára Ọlọ́run, nípa ti pé Bíbélì jẹ́ ọ̀rọ̀ Ọlọ́run, wọn kì í tẹ̀lé àlejò lẹ́yìn. Nítorí bẹ́ẹ̀, ẹni tí ó bá jẹ onígbàgbọ́ ní tòótọ́ yóò máa tẹ̀lé Jésù Kristì lẹ́yìn. Kì í tẹ̀lé ọ̀pọ̀lọpọ̀ láti ṣe ibi, kì í tẹ̀lé àwọn ọlọ́rọ̀ lọ́kùnrin tàbí lóbìnrin. Ìkẹta, kì í tẹ̀lé àwọn àjèjì ènìyàn, àwọn àlejò lẹ́yìn. Kí ni ìbúté àwọn ọmọlẹ́yìn Kristì? Kí bí ọmọlẹ́yìn Kristì, bí a ti ń rin ìrìnàjò nísinsìnyí, tí a sì ń lọ, tí a sì ń bá Jésù rìn, tí a ń hùwà òdodo, tí a jẹ́ kí ẹ̀jẹ̀ Jésù Kristì kí ó máa wẹ̀ wá mọ́, tí a ń gbàdúrà sí nígbà gbogbo, tí a ń tẹ̀lé níbikíbi àti ní ìgbà gbogbo, níbo ni a ó gúnlẹ̀ ìbúté ìgbàgbọ́ wa? Níbo ni a ó gúnlẹ̀ rẹ̀ sí? Kí a wo ìbúté àwọn ọmọlẹ́yìn Kristì nínú Númérì orí kẹrìnlá. Númérì orí kẹrìnlá láti ẹsẹ̀ ìkẹrìnlélógún. Ṣùgbọ́n Kálẹ́bù ìránṣẹ́ mi, nítorí tí ó ní ọkàn mìíràn nínú rẹ̀, tí ó sì tẹ̀lé mi mọ́tí, ó ní èmi ó mú lọ sínú ilẹ̀ náà níbi tí ó ti rè. Irú ọmọ rẹ̀ ni yóò sì ní. Èyí ń sọ wípé ilẹ̀ ìlérí ó jẹ́ ti Kálẹ́bù, nítorí wípé ó tẹ̀lé Ọlọ́run mọ́tí. Àwa pàápàá bí a bá tẹ̀lé Jésù Kristì, ó dájú wípé ilẹ̀ ìlérí yóò jẹ́ tiwa. Ó ti sọ fún wa wípé òun lọ pèsè àyè sílẹ̀ fún wa. Ó ní bí kì í bá ṣe bẹ́ẹ̀, òun ìbá ti sọ fún wa. Ó ní nígbà tí òun bá ṣe tán, òun yóò padà wá láti mú wa lọ sí ọ̀dọ̀ òun tìkára òun. Ẹ jẹ́ kí a wo Númérì yìí kan náà, orí kejìlélọ́gbọ̀n. Númérì orí kejìlélọ́gbọ̀n láti ẹsẹ̀ ìkọkànlá. Ní tòótọ́, ọ̀kan nínú àwọn ọkùnrin wọ̀nyí tí ó gòkè láti Egypt wá, láti ẹni ogún ọdún lọ àti ju bẹ́ẹ̀ lọ, kì yóò rí ilẹ̀ náà tí mo ti búra fún Abrahamu, fún Isaaki àti fún Jakobu, nítorí tí wọn kò tẹ̀lé mi lẹ́yìn pátápátá. Ṣé o rí nǹkan tí ó ṣe àwọn ènìyàn wọ̀nyí, ọ̀kẹ́ àìmọye àwọn ènìyàn tí ó jáde kúrò láti ilẹ̀ Íjíbítì? Wọn kò lè wọ ilẹ̀ ìlérí lórí ohun kan, nítorí wípé Ọlọ́run sọ wípé wọn kò tẹ̀lé mi lẹ́yìn pátápátá. Ó yẹ kí àwa tí a ń sin Ọlọ́run kí a mọ̀ wípé Jésù pàápàá ti sọ fún wa wípé àwọn tí ó bá forí tì í títí dé òpin, àwọn tí ó bá tẹ̀lé Jésù Kristì títí wọn ó fi rí ilẹ̀ ìlérí náà, àwọn ni ó lè wọ inú rẹ̀. Nítorí bẹ́ẹ̀, bí a bá fẹ́ gúnlẹ̀ sí èbúté rere, bí a bá fẹ́ fi ọ̀run ṣèrè jẹ, ó yẹ kí a mọ̀ wípé kí a máa tẹ̀lé Ọlọ́run nínú orí yìí kan náà, ẹsẹ̀ ìkejìlá. Bí kò ṣe Kálẹ́bù ọmọ Jefunne, ọmọ Kenisi àti Joshua ọmọ Nuni, nítorí àwọn lè ó tẹ̀lé Olúwa lẹ́yìn pátápátá. À ń pè wá wípé kí a tẹ̀lé Ọlọ́run, kí a tẹ̀lé Jésù Kristì. Bí a bá ń sọ nípa kí a tẹ̀lé Jésù Kristì, kí a tẹ̀lé lọ sí ibi àgbélébò, kí a rí wípé gbogbo ohun tí ó jẹ́ ti ara ní ìgbésí ayé wa àpamọ́run. Ìkejì, kí a tẹ̀lé lọ síbi tí ó jẹ́ pé a lè nínú níbí ni, a lè ní ìjìyà nítorí ìhìn rere, nítorí ìjọba ọ̀run. Ṣùgbọ́n síbẹ̀ kí a máa tẹ̀lé.

0: DCLM Radio. Your spiritual welfare is our concern.
1: Ìwé ìkíní ti Chronicle, orí ìkejìdínlọ́gbọ̀n. Dáfídì sì kó gbogbo ìjòyè Ísíráélì jọ, àwọn ìjòyè ẹ̀yà àti àwọn ìjòyè àwọn ẹgbẹ́ tí ń ṣe ìránṣẹ́ fún ọba, àti àwọn ìjòyè lórí ẹgbẹẹgbẹ̀rún, àti àwọn ìjòyè lórí ọ̀rọ̀ọ̀rún, àti àwọn ìjòyè lórí gbogbo ọ̀rọ̀ àti ìní ọba, àti ti àwọn ọmọ rẹ̀ pẹ̀lú àwọn balógun, àti pẹ̀lú àwọn alágbára ènìyàn, àti gbogbo akọni ènìyàn sí Jerusalemu. Nígbà náà ni Dáfídì ọba dìde dúró ní ẹsẹ̀ rẹ̀, ó sì wí pé ẹgbọ́ ti èmi, ẹ̀yin arákùnrin mi àti ènìyàn mi, èmi fẹ́ ní ọkàn mi láti kọ ilé ìsinmi kan fún àpótí ẹ̀rí májẹ̀mú Olúwa àti fún ìtìsẹ̀ Ọlọ́run wa. Mo sì ti múra tán fún kíkọ́lé náà, ṣùgbọ́n Ọlọ́run sọ fún mi pé ìwọ kò gbọdọ̀ kọ ilé fún orúkọ mi, nítorí ológun ni ìwọ, o sì ti ta ẹ̀jẹ̀ sílẹ̀. Olúwa Ọlọ́run Ísíráélì sì yàn mí láti inú gbogbo ilé bàbá mi láti jẹ ọba lórí Ísíráélì láéláé, nítorí tí ó ti yan Júdà lé olórí, àti nínú ilé Júdà, ilé bàbá mi, àti láàrin àwọn ọmọ bàbá mi, ó fẹ́ mi láti jẹ ọba gbogbo Ísíráélì, àti nínú gbogbo ọmọ mi ọkùnrin, nítorí tí Olúwa ti fún mi ní ọmọkùnrin púpọ̀. Ó ti yan Solomoni ọmọ mi láti jókòó lórí ìtẹ́ ìjọba Olúwa lórí Ísíráélì. Òun sì wí fún mi pé Solomoni ọmọ rẹ, òun yóò kọ ilé mi àti àgbàlá mi, nítorí èmi ti yàn án lé ọmọ mi, èmi ó sì jẹ bàbá fún un. Pẹ̀lúpẹ̀lú, èmi ó fi ìdí ìjọba rẹ̀ múlẹ̀ láéláé bí ó bá múra lé láti ṣe òfin mi àti ìdájọ́ mi bí ilé òní yìí. Ǹjẹ́ ní ìsinsìnyí, lé ojú gbogbo Ísíráélì ìjọ ènìyàn Olúwa, àti ní etí Ọlọ́run wa, ẹ máa pamọ́, kí ẹ sì máa ṣàfẹ́rí gbogbo òfin Olúwa Ọlọ́run yín, kí ẹ lè ní ilẹ̀ rere yìí, kí ẹ sì lè fi sílẹ̀ lé ogún fún àwọn ọmọ yín lẹ́yìn yín láéláé. Àti ìwọ Solomoni ọmọ mi, mọ Ọlọ́run bàbá rẹ, kí o sì fi àyà pípé àti fífẹ́ ọkàn sìn, nítorí Olúwa máa wá gbogbo àyà, ó sì mọ gbogbo ète ìrònú. Bí ìwọ bá ṣàfẹ́rí rẹ̀, ìwọ ó rí, ṣùgbọ́n bí ìwọ bá kọ̀ sílẹ̀, òun ó ta ọ̀nà títí láé. Wò ó ní ìsinsìnyí, nítorí Olúwa ti yàn ọ́ láti kọ ilé kan fún ibi mímọ́, múra lé kí ìwọ sì ṣe é. Nígbà náà ni Dáfídì fi àpẹẹrẹ fún Solomoni ọmọ rẹ̀, ti ìloro, àti ti ilé rẹ̀, àti ti ibi ìṣúra rẹ̀, àti ti iyàrá òkè rẹ̀, àti ti gbọ̀ngàn inú rẹ̀, àti ti ibi ibùjókòó àánú, àti àpẹẹrẹ gbogbo èyí tí ó ní ní inú rẹ̀, pẹ̀lú rẹ̀.

bí o bá jẹ́ ẹ̀ṣẹ̀ rẹ tí o sì kọ́ ọ sílẹ̀, ó dájú wípé ọlọ́run yóò dáríjì ọ bí o bá gbàgbọ́ nínú ẹ̀jẹ̀ Jésù Kristì tí ó ta sílẹ̀ fún ọ. Ẹ̀jẹ̀ ewúrẹ́ tàbí ẹ̀jẹ̀ òbókọ tàbí ẹ̀jẹ̀ àgùntàn tàbí ẹ̀jẹ̀ adìyẹ tàbí ẹ̀jẹ̀ ẹyẹlé tàbí ẹ̀jẹ̀ tòlótòló, kò ní láárí, kò sì ṣeye bí ẹni wájú ọlọ́run mọ́. Ṣùgbọ́n ẹ̀jẹ̀ Jésù Kristì ni ó wà fún ọ.

láti mú kí ìrere kó tan kálẹ̀ sí. Ẹ jẹ́ kí a gbàdúrà wípé èso àti ìlàkàkà tí a ṣe nínú ìsọjí yìí kò ní lọ lásán. Ọ̀pọ̀lọpọ̀ ní ọgbọ́n ìwàásù bóyá láti ilé wọn wọn ò darapọ̀ nínú ìpàdé náà, ṣùgbọ́n ó ní ipa nínú ayé wọn. Ẹ̀mí Ọlọ́run yóò bá wọn sọ̀rọ̀. Ẹ jẹ́ ká gbàdúrà ìsọjí tí a ṣẹ̀ṣẹ̀ parí yìí yóò fi kún gbogbo ìjọ wa. Ọlọ́run yóò mú ìjọ wa dàgbà. Ẹ jẹ́ kí a gbàdúrà pé gbogbo àwọn ojú tuntun wọ̀nyí Ọlọ́run yóò mú ẹsẹ̀ wọn dúró, yóò sì ràn wá lọ́wọ́ láti bẹ̀ wọ́n wò, kó ba lè jẹ́ pé a ó sì fi ẹsẹ̀ wọn múlẹ̀ nínú ìgbàgbọ́. Ọlọ́run yóò pa wọ́n mọ́. Gbàdúrà fún ara rẹ pé bí o ti wá lálẹ́ yìí, ọ̀run yóò rẹ́rìn lórí rẹ. Ọlọ́run yóò fún wa ní ọkàn tó ń gba ọ̀rọ̀ Ọlọ́run ní èyí tí ó dára jù lálẹ́ yìí. Ní orúkọ Jésù tí ó tóbi ni a gbàdúrà. Bàbá a fẹ́ mọ rírìn àsìbọ́lá fún yín fún ohun tí ẹ ti ṣe nínú ayé wa

0: to particularly our converts in the last just concluded GCK of yesterday night.
1: Àwọn ojú tó tọ́ àti àwọn tó dẹ́ni ìgbà láti gbogbo àwọn tààpè síbi ìsọtúnṣe parí lánàá ẹ̀mí ọlọ́run mú iwá tàbí àpè yín wá láti darapọ̀ pẹ̀lú wa akíyin pàtàkì ní àṣálẹ́ yìí. Àdúrà mi ni pé wíwá yín lálẹ́ yìí yóò mú ìbùkún ńlá wá sínú ayé yín lórúkọ Jésù. A fẹ́ dá yín mọ̀, a fẹ́ ẹ wà níyìn fún ìgbà àkọ́kọ́. Ẹ jọ níbikíbi tí ẹ bá ti jòkóó, ẹ nawọ́ yín sókè. Tí ẹ bá nawọ́ sókè, ẹ jọ ẹ dìde dúró. Eléyìí ni ìjọ Deeper Life.
0: Headquarters,
1: Olú ìjọ
0: Gbàgádà.
1: Mo fẹ́ kí yín ní pàtàkì sí ìpàdé wa lálẹ́ yìí, ẹ̀kọ́ bíbélì ọjọ́ ajé wa, a kí gbogbo yín ní orúkọ Jésù. Inú olùṣọ́ àgùntàn wa, inú wọn dùn ní pàtàkì pé ẹ ń wá papọ̀ láti kọ́kọ́ pẹ̀lú wa lálẹ́ yìí.
0: Wọ́n
1: sì ní kí n ké yín kí n sì tún rọ̀ yín pé kò gbọ́dọ̀ jẹ́ ìgbà tó gbẹ̀yìn tí ẹ wà nìyí. Ẹ tẹ̀síwájú láti máa wá kí ẹ bá lè gbà tó dára lọ́wọ́ Ọlọ́run, pé Ọlọ́run ọ̀run yóò sì tu ọkàn yín lára bí ó ti ń tu wá lára lórúkọ Jésù. Níbikíbi tí ẹ bá wà, àwọn asọ́nà wa wà lẹ́gbẹ̀ẹ́ ọ̀dọ̀ yín. Àwọn asọ́nà wa lẹ́gbẹ̀ẹ́ ọ̀dọ̀ yín wó fún yín ní ìwé kékeré kan. Ẹ jọ ẹ gbà lọ́wọ́ wọn, ẹ ṣe àkọsílẹ̀ ohun tí wọ́n béèrè nínú rẹ̀, ẹ sì jókòó kẹ́ ẹ dá padà fún wọn kẹ́ ẹ tó lọ. Ọlọ́run yóò bùkún fún yín lórúkọ Jésù. Ìpàdé wa ọ̀sọ̀ọ̀sẹ̀ ẹ̀ẹ̀mẹta la máa ń pàdé nígbà gbogbo fún ìjọsìn àti ní gbogbo ìjọsìn wa. Ọjọ́ ìsinmi ní gbogbo ọjọ́ ìsinmi ní aago mẹ́jọ kù ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún níbi gbogbo tí a ti wá, a máa ń pàdé fún ìjọsìn ọjọ́ ìsinmi wa. Ọjọ́ ìsinmi tó ń bọ̀ yìí, ọjọ́ keje oṣù kẹfà, àwọn ẹgbẹ́ àkọ́kọ́ wò wá sí yìí fún ìsìn àjùmọ̀sí papọ̀ wọn ní Gbàgádà ní èyí, nígbà tí ẹgbẹ́ kejì yóò wà ní ìjọ ẹkùn wọn. Ní ìrọ̀lẹ́ ọjọ́ ìsinmi, a máa ní nǹkan tí a ń pè ní ìdàpọ̀ ojúlé, ní tó máa ń wáyé ní gbogbo ọjọ́ ìsinmi ní ìrọ̀lẹ́ fún ìbùkún tó ń bùkún ọkàn wa. Ó sì máa ń wáyé níbi gbogbo tí a ti wá. Àwọn tó mú wa wá yóò sọ ibi tí wọ́n ti ń ṣe tiwọn fún wa. Àwọn ọ̀dọ́ àti àwọn ọmọdé wọ́n ń pàdé ní aago mẹ́rin, àwọn àgbà wọ́n sì wọ́n ń pàdé ní aago márùn-ún níbi gbogbo tí a ti wá. Ọjọ́ ajé bí irú èyí ó jẹ́ àkókò pàtàkì níbi tí a ti ń kọ́ ẹ̀kọ́ wa ní ṣísẹ̀ntẹ̀lé, tí ó jẹ́ pé olùṣọ́àgùntàn wa fúnra wọn ló máa ń darí rẹ̀. Ó máa ń bẹ̀rẹ̀ ní aago mẹ́fà kù ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún ní gbogbo ẹjọ́ ẹ̀kọ́ wa àti àdúgbò tí a ti wá. Ọjọ́ ajé tó ń bọ̀ yìí, àwọn tí yóò darapọ̀ pẹ̀lú Gbàgádà ni Agége ni yóò darapọ̀ pẹ̀lú Gbàgádà Kétu àti Sobolú ọjọ́ kẹjọ oṣù kẹfà ọdún tí a wà yìí. Lọ́la ìpàdé àwọn adarí ọjọ́ ìṣẹ́gun yóò wáyé ní yìí, nítorí gbogbo àwọn olùṣọ́ àgùntàn àti gbogbo àwọn adarí ọjọ́ ìṣẹ́gun wọ́n wà níyìn ní Gbàgádà níyìn. Aago márùn kọjá ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún ni ìpàdé yẹn máa ń bẹ̀rẹ̀. Ní ọjọ́ Àlàmísì, ìjọsìn ọjọ́ Àlàmísì ó máa ń wáyé ní gbogbo ẹ̀kọ́ wa, àti ọjọ́ Àlàmísì kẹta a máa ní àṣálẹ́ agbára. Ọjọ́ Sátidé tó ń bọ̀ yìí, ọjọ́ kẹfà, àwọn adarí wa ní ẹgbẹ́ kejì wọ́n wá sí Gbàgádà ní fún ìpàdé ìṣẹ́ wọn. Ìsọjí oṣù kẹfà yìí yóò bẹ̀rẹ̀ ní ọjọ́ kẹrìndínlọ́gbọ̀n ọjọ́rú oṣù tá a wà yìí sí ọjọ́ kẹfà oṣù keje ọdún tí a wà yìí. Gẹ́gẹ́ bí ọkọ̀ ìsọjí yóò ti kúrò ní Makurdi yóò wá sí Gboko yóò sì parí sí Òtùpó ní Benue State. A sì ń gbàdúrà pé kí a pèsè ibi tí a ó ti ṣe kí a lè kópa nínú rẹ̀. Ìfúnlẹ̀ pàtàkì ijo dupa live ti awon akore ipade awon akore yo waye ni ojo alamisi ojo ketala osu kefa ti awaye ni ojo ona ibi ile pago wa ni ona ibadan gbogbo awon akore lo su gboro ko pa ninu re e se ti en tete si wa olorun yo buko fun yin How did they lori ese wa bi ati fe ko orin ninu bi orin ilu rere orin rere fun ilejo ori ori keta le ni ogoji ori iketa le ni ogoji sa gba ta boluwa re ninu imole oro re ona wa yo ti ni mole to so nto le de loke tabi nile to le ko agbara e loju yi meji eru banuje ko ko le duro ba ba gbe kele ko si wahala mo tabi banuje o so gbogbo gbese won yi ko si ayo kan mo tabi ifajuro sugbon bokun ba ba gbe kele a ko le fenu so bi ife re ti po to titi a o fi fi ara wa rubo anu to nfi han ata to fun ni je ti awon ti o gbe kele nida ko pelu re a o joko lese re tabi ki a ma rin pelu re awa yo gbo ti re a o jise to ran wa ma beru sa gbekele nikan sa gbekele ona miran ko se lati layo nu jesu ju pe ka gbekele

lónìí a ó tẹ̀síwájú nínú bíbélì kíkà wa, ṣùgbọ́n kí a tó kà á, ẹ jẹ́ ká ní àkókò kúkúrú láti gbàdúrà. Bàbá, à ń béèrè wípé ẹ ó sì wá lójú tí ìmòye bí a ṣe ń kà ọ̀rọ̀ yín lónìí. À ń béèrè wípé ẹsẹ̀ tó ṣe pàtàkì èyí tí ó ń sọ nípa ìní wa lọ́wọ́lọ́wọ́ àti ìṣòro nípa tẹ̀mí, nípa ti ara àti èyí tí a lè fojú rí, ẹ tẹ̀ wọ́n mọ́ wa lọ́kàn, ẹ wà pẹ̀lú wa, ẹ fún wa ní òye kíkún, ẹ tọ́ wa sọ́nà, ẹ kọ́ wa bí a ṣe ń kà á papọ̀ báyìí. Ní orúkọ Jésù ni mo gbàdúrà. À ń tẹ̀síwájú náà kíkà á. Ìwé kejì àwọn ọba, orí ìkẹsàn-án 9. Elisa wòlíì sì pe ọ̀kan nínú àwọn ọmọ wòlíì, ó sì wí fún wọn pé, dí àmúrí ẹgbẹ́ rẹ̀ kí o sì mú ìgòòró yìí lọ́wọ́ rẹ, kí o sì lọ sí Ramoth Gilead, nígbà tí ìwọ bá sì dé ibẹ̀, kí ìwọ kí ó wá Jehu ọmọ Jehoṣafati ọmọ Nimṣi ní àwárí níbẹ̀, kí o sì wọlé, kí o sì mú kí ó dìde kúrò láàrin àwọn arákùnrin rẹ̀, kí o sì mú lọ sí yàrá inú ilé lọ́hùn-ún, kí o sì mú ìgòòró náà, kí o sì tú sí orí rẹ̀, kí o sì pé báyìí ni Olúwa wí pé, èmi fi òwe yàn ọ́ ní ọba ní orí Ísírẹ́lì, sì sí ilẹ̀kùn kí o sì sá, má sì ṣe dúró. Bẹ́ẹ̀ ni ọ̀dọ́mọkùnrin náà àní ọ̀dọ́mọkùnrin wòlíì náà lọ sí Ramoth Gilead. Nígbà tí ó sì débẹ̀, kíyèsí, àwọn olórí ogun wà ní ìjókòó, ó sì wí pé, èmi ní iṣẹ́ kan sí ọba lógun. Jéhu sì wí pé, síta ni nínú gbogbo wa, òun sì wí pé sí ọba lógun. Òun sì dìde, ó sì wọ inú ilé, ó sì tú òun náà sí ní orí, ó sì wí fún ọ pé, báyìí ni Olúwa Ọlọ́run Ísírẹ́lì wí pé, èmi ti fi òwe yàn ọ ní ọba lórí ènìyàn Olúwa lórí Ísírẹ́lì. Ìwé ó sì kọlu ilé Ahabu Olúwa rẹ, kí èmi kí lè gbẹ̀san ẹ̀jẹ̀ àwọn wòlíì ìránṣẹ́ mi àti ẹ̀jẹ̀ gbogbo àwọn ìránṣẹ́ Olúwa lọ́wọ́ Jésébélì. Nítorí gbogbo ilé Ahabu ni yóò ṣègbé, èmi ó sì ké gbogbo ọ̀dọ́mọkùnrin kúrò lọ́dọ̀ Ahabu ọmọ ọ̀dọ̀ àti òmìnira ní Ísírẹ́lì. Èmi ó sì ṣe ilé Ahabu bí ilé Jeroboamu ọmọ Nebati àti bí ilé Baṣa ọmọ Ahijah. Àwọn ajá yóò sì jẹ Jésébélì ní oko Jésírẹ́lì, kì yóò sì sí ẹni tí yóò sì sìnkú rẹ̀, ó sì sí ilẹ̀kùn, ó sì sá lọ. Nígbà náà ni Jéhù jáde tó àwọn ìránṣẹ́ Olúwa rẹ̀, ẹnìkan sì wí fún wọn pé, àlàáfíà kọ́, nítorí kíni a sì wèrè yìí ṣe tọ̀ wá. Òun sì wí fún un pé, èyí mọ ọkùnrin náà àti ọ̀rọ̀ rẹ̀. Wọ́n sì wí pé, èké sọ fún wa wàyí. Òun sì wí pé, báyìí báyìí ni ó sọ fún mi wí pé, báyìí ni Olúwa wí pé, èmi ti fi òun yàn ọ́ ní ọba lórí Ísírẹ́lì. Nígbà náà ni wọ́n yára, olúkúlùkù sì mọ agbádá rẹ̀, ó sì fi sí abẹ́ rẹ̀ lórí àtẹ̀gùn, wọ́n sì fún ipò wípé Jéhù jọba. Bẹ́ẹ̀ ni Jéhù ọmọ Jehoṣafati ọmọ Nimṣi sọ̀tẹ̀ sí Joramu. Ǹjẹ́ Joramu ti ń sọ Ramoth Gilead, òun àti gbogbo Ísírẹ́lì, nítorí tí Asaeli ọba Syria. Ṣùgbọ́n Joramu ọba ti padà sí Jésírẹ́lì láti wo ọgbẹ́ tí àwọn ará Syria sa nígbà tí ó bá Asaeli ọba Syria jà. Jéhù sì wí pé, bí ó bá ṣe ìfẹ́ inú yín ni, ẹ má jẹ́ kí ẹnikẹ́ni kí ó jáde lọ tàbí kí ó yọ lọ kúrò ní ìlú láti lọ sọ ní Jésírẹ́lì. Bẹ́ẹ̀ ni Jéhù gun kẹ̀kẹ́, ó sì lọ sí Jésírẹ́lì, nítorí Joramu dùbúlẹ̀ níbẹ̀. Ahasia ọba Juda sì sọ̀kalẹ̀ láti wá wo Joramu. Olùsọ kan sì dúró ní ilé ìsọ́ ní Jésírẹ́lì, ó sì rí ẹgbẹ́ Jéhù bí ó ti ń bọ̀ wá, ó sì wí pé, mo rí ẹgbẹ́ kan. Joramu sì wí pé, mú ẹlẹ́sìn kan kí o sì ránṣẹ́ lọ ìpàdé wọn, kí o sì wí pé àlàáfíà kọ́. Ẹnìkan sì lọ lórí ẹṣin láti pàdé rẹ̀, ó sì wí pé, báyìí ni ọba wí pé, àlàáfíà kọ́. Jéhù sì wí pé, kí ni ìwọ ní fi àlàáfíà ṣe? Yí padà sẹ́yìn mi. Olùsọ náà sì sọ pé, ìránṣẹ́ náà dé ọ̀dọ̀ wọn, ṣùgbọ́n kò sì tún padà wá mọ́. Ó sì rán ìkejì jáde lọ lórí ẹṣin, òun sì tọ̀ wọ́n wá, ó sì wí pé, báyìí ni ọba wí pé, àlàáfíà kọ́. Jéhù sì dáhùn wí pé, kí ni ìwọ ní fi àlàáfíà ṣe? Yí padà sẹ́yìn mi. Olùsọ náà sì sọ wí pé, òun tilẹ̀ dé ọ̀dọ̀ wọn, kò sì tún padà wá mọ́. Wíwọ kẹ̀kẹ́ náà sì dàbí wíwọ kẹ̀kẹ́ Jéhù ọmọ Nimṣi, nítorí tí ó ń wọ́ bọ̀ kíkan kíkan. Joramu sì wí pé, ẹ di kẹ̀kẹ́. Wọ́n sì di kẹ̀kẹ́ rẹ̀. Joramu ọba Ísírẹ́lì àti Ahasia ọba Juda sì jáde lọ, olúkúlùkù nínú kẹ̀kẹ́ rẹ̀.
won si jade lo ipade Jehu won si ba ni oko Naboti ara Jesueli o sise nigbati Joramu ri Jehu ni o wi pe Jehu alaafia ko oun si wi pe alaafia kini ni won bi iwa agbere Jezebeli ya re ati ise aje re ti po to be Joramu si yi owo re pada o si sa o si fun Ahasia pe otede Ahasia Jehu si fi gbugbu agbara re fa ohun o si ta Joramu laarin apa re mejeji ofa na si gba okan re jade o si dojubule ninu keke re nigba na ni Jehu so fun Bikari balogun re pe gbe ki o si so si oko Naboti ara Jesueli saranti bi igba ti emi ti reju mo ngo keke leyin Ahabu baba re Oluwa ti so oro imo yi sori re ni toto ni ana ni emi ti ri eje Naboti ati eje awon omo re okunrin ni Oluwa wi emi o si san fun o ni oko yi ni Oluwa wi nje nitori na emo ki e si so sinu oko na gege bi oro Oluwa sugbon nigba ti ase oba Juda ri eyi o gba ona ile ogba sa lo Jehu si le pa re o si wi pe eta ninu keke pelu won si se be ni ati goke si guri ti o wa leti Ibleamu o si sa lo si Megido o si ku nibe awon ranse re si gbe ninu keke lo si Jerusalem won si sin ni ibuji re pelu awon baba re ni ilu Dafidi ni odun kokanla Joramu omo Ahabu ni Ahasia bere si joba lori Juda nigba ti Jehu si de Jesueli Jezebeli gbo oun si leti ro o si ta ori re o si yoju ode ni oju ferese bi Jehu si tin gba enu ona wole wi pe Simri ti o pa Oluwa re ri alaafia bi oun si gbe oju re si oke ferese o si wi pe tani nse ti emi tani awon iwa meji bi meta si yoju si lode oun si pe e tari re sile won si tari re sile die ninu eje re si ta si ara ogiri ati si ara awon esin oun si te mole nigba ti o si wole o je o si mo si pe e lo wo obirin egun yi wa ki e si sin nitori omobirin oba ni ohun se won si lo sin sugbon won ko rinu re ju agbari ati ese ati atelewo re lo nitona ni won si ton pada wa won si so fun oun si wi pe eyi ni oro Oluwa ti o so nipa owo Elija iranse re ara tizi wi pe ni oko Jesueli ni awon aja yo je eran ara Jezebeli oko Jezebeli yo si dabi imi ni igbe ni oko Jesueli to be ti won ki yo wi pe Jezebeli ni eyi ori ikewa ten Ahabu si ni adorin omokunrin ni Samaria Jehu si kowe o si ranse si Samaria si awon olori Jesueli si awon agbagba ti si awon ti nto awon omo Ahabu wi pe ije ni sese yi nigba ti iwe yi ba ti de odo yin bi o ti je pe awon omo Oluwa yin be lodo yin ati awon keke ati esin be lodo yin ilu olodi pelu ati ihamora ki e wo eni ti o san julo ati ti o si ye julo ninu awon omo Oluwa yin ki e gbe ka ori ite baba re ki e si ja fun ile Oluwa yin sugbon eru ba won gidigidi won si pe ki e si oba meji ko duro niwaju re awa wa ti se le duro ati eni ti se olori ile ati eni ti se olori ilu ati awon agbagba pelu ati awon oluto awon omo ranse si Jehu wi pe iranse re ni awa a o si se gbogbo ti o ba ti pa ni ase fun wa awa ki yo je oba iwo se yi ti o dara ni oju re nigba na ni o ko iwe si won lekeji wi pe be yin ba se ti emi be yin o si fi eti si ohun mi e mu ori awon okunrin na awon omo Oluwa yin ki e si to mi wa ni Jesueli ni iwoye ola nje awon omo oba adorin okunrin nbe pelu awon eyan nla ilu na ti n to won o sise nigba ti iwe na di odo won ni won mu awon omo oba won si pa adorin okunrin won si ko ori won sinu agbon won si fi won ranse ni sini Jesueli onise kan si de o si so fun wi pe won ti mu ori awon omo oba wa o si wi pe e to won ni okiti meji ni ati wo enobode titi di owuro
o sise ni owo o si jade lo si duro si wi fun gbogbo awon eniyan pe olododo ni eyin kiyesi emi sote si oluwa mi mo se pa sugbon ta ni o pa gbogbo awon wonyi nje mo pe ko si nkan ninu oro oluwa ti oluwa so ni ti ile ahabu ti o bo sile nitori ti oluwa ti se yi ti o ti so nipo owo ile iranse re be ni je o pa gbogbo awon ti o ku ni ile ahabu ni jesuli ati gbogbo awon eniyan nla re ati awon ibatan re ati awon alufa re titi on ko fi ku okan sile fun oun si dide o si n bo wa o si wa si samaria bi o si ti wa ni bi ile ireun agutan ni oju ona jeu pade awon arakunrin ahasia oba juda o si wi pe tani eyin won si dawo wi pe awon arakunrin ahasia ni awa si n so kale lati lo ki awon omo oba awon omo ayaba oun si wi pe e mu won laye won si mu won laye won si pa won ni bi ho ile ireun agutan ani okunrin meji le logoji be ni ko si ku enikan won nigba ti o si jade ni bi ori jeu nadabu omo rekabu ti n bo wa pade re o si sure fun o si wi fun pe okan re a si dede bi okan mi ti ri si okan re jeu nadabu si da wi pe beni beni nje fun mi ni owo re o si fun ni owo re o si fa sodo re sinu keke o si pe ba mi lo ki o si wo itara mi fun oluwa be ni won mu ogun keke re nigba ti o si de samaria o pa gbogbo awon ti o ku fun ahabu ni samaria ti ti o fi ran gege bi oro oluwa ti o so fun elija jehu si ko gbogbo awon eniyan jo o si wi fun won pe ahabu sin bali die sugbon jehu yo sin pupo nje nitori na e pe gbogbo awon woli bali fun mi gbogbo awon iranse re ati gbogbo awon alufa re ma se je ki okan ki o ku nitori ti mo ni ebo nla se si bali enikeni ti o ba ku ki yoye sugbon jehu fi etan se nitori ki o le pa awon olusin bali run jehu si wi pe eya apejo si mo fun bali won si kede re jehu si ranse si gbogbo israeli gbogbo awon olusin bali si wa to be ti ko si ku okunrin kan ti ko wa won si wa sinu ile bali ile bali si kon lati ikangbo ikini titi de ekeji oun si fun eni ti o wa lori yara baba lori sa pe ko aso wa fun gbogbo awon olusin bali oun si ko aso jade fun won wa jehu si lo ati jehu nadabu omo rekabu sinu ile bali o si fun awon olusin bali pe e wa kiri ki esi wo ki enikan ninu awon iranse oluwa ki o ma se pelu yin nihin bi ko se kiki awon olusin bali nigba ti won si wole lati ru ebo ati ore sisun jehu yan 80 okunrin si ode o si pe bi enikan ninu awon okunrin ti mo mu wa fi le yin lowo ba lo eni ti o ba je ki o lo emi re yo lo fun emi ti re o sise bi a si ti pari ati ru ebo sisun ni jehu wi fun awon oluso ati awon olori ogun pe wole ki ese pa won e ma se je ki enikan ki o jade won si fi oju ida pa won awon oluso ati awon olori ogun si gbe won so si ode won si wo inu odi ile bali won si ko awon ere lati ile bali jade won si san won won si wo ere bali lule won si wo ile bali lule won si ni ile igbe titi di oni yi bayi ni jehu pa bali ohun ko ni soli sugbon jehu ko kuro ninu ese jerubamo omo nibati ti o mu israeli se eyi ni ni awon egboro maalu wura ti o wa ni beteli ati eyi ti o wa ni dalin oluwa si fun jehu pe nitori ti iwo ti sere ni sise eyi ti o to ni oju mi ti o si ti se si ile ahabu gege bi gbogbo eyi ti o wa ni okan mi awon omo re iran kerin yo joko lori ite israeli sugbon jehu ko se akiyesi lati ma fi gbogbo okan re rin ninu ofin oluwa olorun israeli nitori ti ko ya ko ninu ese jerubamo ti o mu israeli se ni ojo won ni oluwa bere si ge israeli kuro asaili si kolu won ni gbogbo agbegbe israeli lati jordani ni hailaron gbogbo ile gileadi awon eyan gadi ati awon eyan rubeni ati awon eyan manase lati aroeri
ti o wa li ti odo Anoni ani Gileadi ati Basani ati iyoku ise Jehu ati gbogbo ohun ti o se ati gbogbo agbara re a ko wa ko won sinu iwe oro ojo awon oba Israeli Jehu si sun pelu awon baba re won si sin ni Samaria Jehu Ahasi omo re si joba ni ipo re ojo ti Jehu joba lori Israeli ni Samaria si je odun meji din logbon o sese teti si beli kika ati nilo lati mu ohunkohun ti a ti ko lo sodo Oluwa nu adura eje ki gbogbo wa dide e ba Oluwa soro nu adura o ti ri ase ori ikilo apere itoni lati gboran si ileri lati jewo gbadura fun ori ofe pe wa se gege bo se ko ninu oro Olorun ni oruko Jesu ni agbadura.

jẹ́ ká mú ìdámẹ́wàá àti ọ̀rẹ́ wa jáde bí a ti fẹ́ gbàdúrà. Bàbá adúpẹ́ fáǹfààní láti fi fún yín. A gbàdúrà pé bí a ti ń fi sílẹ̀ ẹ ó bùkún gbogbo olùfifúnni àti gbogbo àwọn tí ò ní ó pèsè fún wọn nígbà mẹ́rin tí wọ́n tún wá wọ́n sì lè fi sílẹ̀ ní orúkọ Jésù. Adúpẹ́ tó kẹ́ ti dáhùn ní orúkọ Jésù ni a gbàdúrà. Àwọn àpọ̀ rẹ ni a ń gbé kálẹ̀gbẹ́ wa ẹ jẹ́ ká se léyìí ní kíákíá.

0: deep in the heart of Nigeria, the land of River Benue, the land of Benue, the land of Kese ni ilu kan, kese ni ile kan, sugbon ni gbogbo ilu orile ipele. Itaji o bere ni Makurdi. Lati ojo kerelelogun si ojo kejidinlogbon osu kefa ye, opolopo ni yo kojo ni ilu Yabibi Square ni Benue State. Ni ago mefa ni gbogbo irole. Awon alasan yo wa, awon ti atunfo ni yo wa, awon ti onire ti yo wa. Wo si ni irere iriri agbara Kristi eleyi ni itoju kari aji kumoye
1: Pastor Dr. WF
0: Kumoye iwo so Olorun Dr. Du Kumoye ani Femi Oran ati oludasile GCK irere kari aye pelu Kumoye ni arin isoji ye ni ojo kan dogun ati ojo kan ni ogbon awon iranse Olorun ati awon nigbagbo wo dire ni kutukutu ni ago mejo wuro ni IBB Square ni Makurdi gbogbo awon nigbagbo ati awon iranse Olorun
1: purged for higher service.
0: O di agbara Olorun ti o wa fun iroye bi awon ara Makurdi ti yo ninu iyanu Olorun agbara Olorun yo tesoju lo si gboko ni ojo 30 ojo ati ojo keji osu kefa ati osu keje ni police field ni deju ko stadium gboko ni ago mere role awon ara yo wa.
2: And a city will discover.
0: Awon ilu na yo si mi ri on ti o ti sele ninu Kristi. Sise jija jaga. Nipase Kristi jija jaga nipase Kristi. Ni ojo kini ati ojo keji osu keta awon ipade awon onigbagbo ati awon onigbagbo awon ese Olorun. Ji isoro to princess to munodoko ni oko re agbara Olorun wa lo si otupo ni ojo keta si ojo kefa osu keje opolopo yo kopa ni igle pago ti dipala ni WK Road Osebi Road GRO ni otupo ni gbogbo irole ni irole gbogbo awon ti o ni eruwo yo gboro Olorun wo si lo mo kan mi emira. O isemi ologo ni nipasẹ Kristi kii se isemi kekere kii se isemi ta oreti ṣugbọn isemi patapata nipasẹ Kristi nikan ṣoṣo ni ọjọ kẹta ati ọjọ kẹfà ni otupo odidoma palace gbogbo awọn iranse Ọlọrun ati awọn onigbagbọ wọn wa sisọdọ ti ninu aworan rẹ princess to lagbara. Nítorí pé iṣẹ́ ìsìnkú kì í ṣe láti tẹ̀síwájú ní òṣùpọ̀ láti tẹ̀síwájú lọ́jọ́ sátidé ọjọ́ kẹrin ní òdìdóma palace square òṣùpọ̀ àwọn èèyàn yóò dìde ní aago mẹ́jọ òwúrọ̀ ipa àwọn ọ̀dọ́ lè àwọn máa mú wá àwọn ohun tí ò ṣe fọ́. A ò lè di ọmọlé a ò lè ti ọmọlé a ní láti lu àlùyọ nítorí pé Ọlọ́run nínú rẹ kò lè a ò lè ṣẹ́gun rẹ. Ase kan naa Ọlọ́run kan naa ati agbara naa agbara Ọlọ́run ti ko le du wọn nigo ti ọrọ rẹ ko lọ lásán ti ìjólótọ rẹ ko si le ko naa ni Benue State ni Júùnù oṣù kẹfà àti oṣù keje àwọn èèyàn ti búra tán àwọn èèyàn sì ń dúró yóò wà níbẹ̀ ìsọjí kárí ayé pẹ̀lú Kúmóyè wá kí a sì yí ọ padà. Ní ọjọ́ náà ní ìgbà díẹ̀ sí Paul wípé ohun gbálẹ̀wà pé ẹ jẹ́ kí a rí kọjá lẹ́ẹ̀kan sí kí a sì bẹ àwọn ará wa ní gbogbo èlò níbi tí a ti wàásù ọ̀rọ̀ Ọlọ́run kí a sì rí bí wọ́n ti ń ṣe níbẹ̀. Paul àti Barnaba wọ́n lọ láti wàásù wọ́n lọ sí ibi tó lọ jìnnà rẹ̀ ìrírí ẹbí wàásù nítorí náà ní ẹ ti lọ síbẹ̀ ọ̀pọ̀lọpọ̀ wọn gbàgbọ́ ìlú náà ní wọ́n sì di arákùnrin àti arábìnrin àwọn arákùnrin àti arábìnrin yìí ní àsìrò sọ ní àsìkò ní ara wọ́n ti lọ wọ́n ti bèrè ọkàn wọ́n ti padà wá sí ìjọ ní new jerusalem ṣùgbọ́n nísinsìnyí paul apostle wa wípé barnaba a ò lè dúró ní iye o gẹ́gẹ́ bí àwọn ènìyàn yòókù a ní àwọn ojú tuntun a ní àwọn ọmọ ẹgbẹ́ nínú kristi ẹ jẹ́ kí a lọ nítorí náà kí a sì bẹ̀rẹ̀ wò kí a tó bẹ àwọn ará wa wò bí wọ́n ti ń ṣe ní ìlú gbogbo tí àwa ti wá so ọ̀rọ̀ olúwa kí lóde tá à ń ṣe léyìí kí a ṣeré kí a wo bí wọ́n ti ń ṣe kí a wo bí wọ́n ti ń dàgbà sókè pẹ̀lú olúwa eléyìí ni à ń pè ní ìbẹ̀wò àti ìkádùn sí ìbẹ̀wò gbogbo àwọn tó sì ní ìrìnsẹ̀ ránṣẹ́ ìfagẹ́lísìmù ìṣeré wọ́n gbọ́dọ̀ ní ìṣẹ̀ ránṣẹ́ ìbẹ̀wò pọ̀ mọ́ ìbẹ̀wò ni ó jẹ́ ìjòyè ọkàn fúnra rẹ̀ ó sì ń pa tó ń pa àwọn ọkàn mọ́ tó mú wọn dàgbà tó mú wọn nínú ìtẹ̀síwájú nínú ìjọ sí tó mú wọn dúró nínú ìjọ àṣẹ ńlá náà tí a fi fún wa nípasẹ̀ olúwa wa jésù kristo ó hàn gbangba ó sì rí báyìí ní ipa méjì ipa àkọ́kọ́ jíjèrè ọkàn ipa kejì múlọ́kànlé gbóru sókè kí o sì mú ọ dàgbà sókè kí o sì mú ọ dúró kí o mú ọ wá sínú ìjọ kí o sì mú ọ dúró nínú kristo gbogbo àwọn àwọn yìí ni a pè ní ìpè ìbẹ́ni wò ó sì mú kí àwọn adúró tuntun kó dẹ̀gbẹ̀rẹ̀ kí a sì wo bí wọ́n sì dẹ̀gbà sí nípa ti ẹ̀mí kí a sì tó lè ṣe eléyìí a gbọ́dọ̀ bẹ̀ wọ́n wò àwọn onígbàgbọ́ gbọ́dọ̀ ṣe eléyìí àwọn ìfàjẹ́lì gbọ́dọ̀ ṣe eléyìí ìránṣẹ́ ọlọ́run gbọ́dọ̀ ṣe eléyìí àwọn adarí àwọn kìsẹ́nì wọ́n gbọ́dọ̀ ṣe eléyìí bákan náà kí ni àbájáde rẹ̀ kí ni àbájáde rẹ̀ àkọ́kọ́ yóò mú ní ìdúróṣinṣin àwọn onígbàgbọ́ tó dúró ṣinṣin tí a bá bẹ̀ wọ́n wò tí a ò sì fi àwọn èèyàn sílẹ̀ ní akẹ́kọ̀ọ́ máa lọ ní ọ̀nà wọn tàbí kí wọ́n máa wá bí wọ́n ṣe dúró fúnra wọn ṣùgbọ́n tí a bá bẹ̀ wọ́n àwọn ojú tuntun wọ̀nyí wò wọ́n mú kí wọ́n lágbára sí wọ́n sì jẹ́ onígbàgbọ́ tó dúró ṣinṣin ìkejì yóò mú kí wọ́n máa dàgbà sókè àwọn ojú tuntun yóò máa dàgbà sókè wọ́n máa dàgbà sókè dáadáa wọ́n sì máa dàgbà sókè nínú ti olúwa ìkẹta yóò mú kí wọ́n

wọn sínú bí ẹni wa a ó bẹ̀ wọ́n wò ó a ó lọ wá wọn rí a ó sì rí wípé wọ́n dàgbà tójú bọ́ wọ́n sì fẹsẹ̀ múlẹ̀ nínú kristi eléyìí ni iṣẹ́ ìbẹniwò a sì lè ṣe ìbẹniwò láìsí ìbẹniwò yìí a gbọ́dọ̀ bẹ̀ wọ́n wò gẹ́gẹ́ bí a ti rí nínú ibi tí bàbá olúwa wa ti kà fún wa ẹ jẹ́ kí a tó padà lọ ká a sì rí bí wọ́n ti ń ṣe o lè mọ tó ṣẹlẹ̀ sí wọ bóyá wọ́n ń dojúkọ inú níbí ni o bóyá wọ́n ń dojúkọ ẹ̀yìn rí wo bóyá ìdánwò kan wá sí ọ̀nà wọn tí ò lè borí rẹ̀ lẹ́yìn kókó yé wọ́n nílò ìrànlọ́wọ́ àwọn onígbàgbọ́ tó ti dàgbà tójú bọ́ láti mú ọlọ́kàn lé láti darí wọn láti kọ́ wọn láti tọ́ wọn bí wọ́n ti máa tẹ̀síwájú nínú ìgbàgbọ́ eléyìí ni ìbẹniwò onígbàgbọ́ gbogbo onígbàgbọ́ tó sì jẹ́ oní ìtọ́ àwọn onígbàgbọ́ àwọn ajẹ́ ọkàn tó jẹ́ olóòótọ́ wọ́n gbọ́dọ̀ jẹ́ olùbẹniwò òṣìṣẹ́ gbàdúrà kékeré orúkọ olúwa pé olúwa yóò ràn ọ́ lọ́wọ́ láti fi ara rẹ fún iṣẹ́ ìbẹniwòye ọlọ́run yóò ràn ọ́ lọ́wọ́ ọlọ́run yóò sì mú kí oje eléso ti ń bẹniwò ní orúkọ jésù ẹ jẹ́ kí a gbàdúrà bàbá ní orúkọ jésù a dúpẹ́ lọ́wọ́ yín a sì fi ìbùkún fún yín a sì yé a sì gbé orúkọ yín ga nítorí àìsẹ́ láti ẹ̀ fi fún wa yìí fún ìjọ yín iṣẹ́ ìbẹniwò àti ìpamọ́ àwọn èso ti ìjèrè ọkàn a ọkàn ẹ fẹ́ kí a máa kàn lé ṣiṣẹ́ lásán ṣùgbọ́n ẹ fẹ́ kí a bẹ̀ wọ́n wò ìbẹ̀ àwọn ojú tuntun wa kí a sì pa wọ́n mọ́ àwọn èso ti ìjèrè ọkàn wa kí a sì fẹsẹ̀ wọn múlẹ̀ nínú ìgbàgbọ́ kí a fẹsẹ̀ wọn múlẹ̀ nínú kristi kí a sì fẹsẹ̀ wọn múlẹ̀ nínú ìjọ àdúgbò olúwa ọlọ́run ọ̀rọ̀ àgbàdúrà pé bí ẹ ti kọ́ wa ìran yóò nípa nínú ayé olúkúlùkù nínú ọkàn ní orúkọ jésù àgbàdúrà olúwa ọlọ́run ọ̀rọ̀ pé olúkúlùkù wa onígbàgbọ́ àwọn ọmọ ọlọ́run a ó ní àbájáde a ó sì fara wa jìn lẹ́kùnrẹ́rẹ́ fún iṣẹ́ ìjèrè ìbẹniwòye àti ìjèrè ọkàn yìí iṣẹ́ ìjèrè ọkàn kó bàa lè jẹ́ pé àwọn ojú tuntun wa làwọn fẹsẹ̀ wọn múlẹ̀ nínú kristi àwọn ojú tuntun wa ni wọ́n tẹ̀síwájú nínú ìdàgbàsókè nínú olúwa wọ́n sì dúró títí pẹ̀lú olúwa títí jésù òfin nínú orúkọ jésù ẹ ràn wá lọ́wọ́ láti jẹ alápọn láti jẹ olóòótọ́ ẹ ràn wá lọ́wọ́ láti gbọ́ iṣẹ́ náà lókòókòdàn ní orúkọ jésù a dúpẹ́ torí pé ẹ ti dáhùn àdúrà wa àgbàdúrà ní orúkọ jésù tí ó tóbi ní àgbàdúrà amen.

Ọlọ́run jẹ́ lóòótọ́, olùṣọ́àgùtàn mọ̀wé kú mú yìí, wọ́n jẹ́ ọ̀kan nínú irú àwọn ènìyàn bẹ́ẹ̀. Wọ́n wà sí ìwà mímọ́, kì í ṣe gẹ́gẹ́ bí ẹnìkan, ṣùgbọ́n gẹ́gẹ́ bí ẹ̀wọ̀n, kì í ṣe gẹ́gẹ́ bí èso ti iyè tí a fún oore ọ̀fẹ́ tí a fún ni pẹ̀lú Ọlọ́run tí ń dá ẹlẹ́sẹ̀ léèrè olóńsó nígbàgbọ́ dẹni mọ̀ nípa oore ọ̀fẹ́ kan náà. Ìwà mímọ́ yìí kì í ṣe ọ̀nà sí ipa ìfẹ́ Ọlọ́run, ṣùgbọ́n ẹ̀rí pé a ti rí ìdánilójú yìí, ó ná wọn ní nǹkan, a lé wọn jáde, a kọ̀ wọ́n, a lé wọn kúrò, a ní a ò fààyè gbà wọ́n. Ṣùgbọ́n Ọlọ́run fàmì òru yàn wọ́n láti ìbẹ̀rẹ̀, wọ́n tẹ̀síwájú, wọ́n wàásù, wọ́n ń kọ́ni. Iṣẹ́ ìránṣẹ́ tí wọ́n gbé sí ọkàn, ó wá di ìjọ deeper life. Bẹ́ẹ̀ ni ohun tí ìjọ lóòótọ́ jọ nìyí, ohun tó rí ọ̀fẹ́ ń ṣe nìyí. Láti ẹni mẹ́ẹ̀ẹ́dógún tí wọ́n kóra jọ tí wọ́n kẹ́kọ̀ọ́ ní yàrá kan ní ilé ìwé yunifásitì, bẹ́ẹ̀ ni ẹgbẹ̀lẹ́gbẹ̀lín mílíọ̀nù ní Áfíríkà, Ásíà àti káàkiri, wọ́n ti gbé ohun ọkùnrin yìí, wọ́n gbé ga. Kì í ṣe pé wọ́n ń fi sí ẹni tí a kà sí nìkan, ṣùgbọ́n fún Kristi, fún agbára ìwà mọ́ tí a fi wọ́n ni, wọ́n ń wọṣọ lọ́nà tí ó rọrùn. Bẹ́ẹ̀ ni wọn ò mọ ìkókìkí káàkiri nítorí fún wọn. Kì í ṣe nípa kíkọ́ ìjọba ní orúkọ wọn nípa nǹkan ni pé kí Ọlọ́run di àyínlógo, kí ìgbé ayé jẹ́ mímọ́ nípa orí ọ̀fẹ́. Oníròyìn Alan Hastings tó kọ nípa ìjọ deeper life pé iṣẹ́ ìránṣẹ́ yìí ń dàgbà nípa àdúrà àti àìgbọ̀jẹ̀gẹ́ nínú kíkéde ìhìn rere. Kì í ṣe kéégé bí àkọlé, bẹ́ẹ̀ ni kì í ṣe gẹ́gẹ́ bí àṣà tí a gbé lárugẹ, ó jẹ́ ìgbé ayé àti ẹ̀rí àti àwọn iṣẹ́ ìránṣẹ́ fún ọ̀pọ̀ ọdún pé wọ́n jọ̀wọ́ ara wọn pátápátá fún Olúwa. Ìjọ lóòótọ́ Ọlọ́run ó wá di ohun tí a ń sọ nípa rẹ̀ ń pa ayé wọn. Ìjọ deeper life ó dúró lórí ìpele tí a ń wò káàkiri ayé, ṣùgbọ́n fún ìgbọràn ènìyàn kan, ẹgbẹẹgbẹ̀rún mílíọ̀nù àwọn ènìyàn láyé wọn yí padà. Iṣẹ́ ìránṣẹ́ tó bẹ̀rẹ̀ pẹ̀lú sísíbélì pẹ̀lú ọkàn mẹ́ẹ̀ẹ́dógún tó ń pòǹgbẹ, bẹ́ẹ̀ ni wọn ò yí padà lórí wàásù tí wọ́n bẹ̀rẹ̀ náà. Ọ̀rọ̀ ìwà mímọ́ agbára nípa orí ọ̀fẹ́ Ọlọ́run, olùṣọ́àgùtàn ọ̀mọ̀wé kú mú yìí, ẹni tí Ọlọ́run yàn, bẹ́ẹ̀ ni wọn ò sì dáwọ́ dúró àti máa lò wọ́n lónìí. A ò kàn tọ́ka sí wọn gẹ́gẹ́ bí ènìyàn Ọlọ́run, à ń fi ènìyàn ọ̀rọ̀ náà hàn yín, ènìyàn tó ń ṣiṣẹ́ náà, èèyàn tó ń ṣe ìfẹ́ bàbá. Pèsè ọkàn rẹ sílẹ̀ fún olùṣọ́àgùtàn ìjọ deeper life, olùgbékalẹ̀ GCK, olùṣọ́àgùtàn ọ̀mọ̀wé kú mú yìí.

Eke aleluya. Mo ki olukuluku wa kaabo si eko bili ti ale yi ni oruko Jesu. Ki keko bibili ki se kakan ka nikan. Ki kan se pe kakan ri koja ki keko bibili pelu okan ti a se paya ijo aye ta jowo. Egun eyin onigbagbe ni yi. Be ni egun eyin ijo lo je idi ni yi. Ki a fi dupe lowo Olorun fun awon to wa pelu wa ninu eko bibili ti oni lati olu ijo to njade ninu kikeko to jile ninu oro Olorun Olorun yo fun yin lokun Olorun yo mu ka eduro sinsin yo fun yin ni idanloju to fese mule bi a se nkeko papo ni oruko Jesu baba a dupe lowo yin le fun anfani nini okan yin oro yin ati ifihan eyi ti en sa fihan re ngba gbogbo a nbere lale yi bi a se wa e ko wa lona to jinle e mu da wa loju be ni e o si mu ki oro na ko wonu okan kokan ko si dari wa lati gbadura lati gba ore ofe ati agbara lati je eni to ngboran si oro na loruko Jesu eje ki igbe aye wa ko yin logo ko se afihan ohun gbogbo ti en se afihan fun wa ninu oro yin adupe tori pe e ti dahun ni oruko Jesu ni agbadura a n pada sinu exodus a si wa ni exodus ori kokanla 11 a wo ese ikini exodus ori kokanla 11 a o ka lati ese ikini oluwa si wi fun mose pe emi o tan mu iyonu kan wa sara farao ati sara egypt leyin yi ni ni ohun ejowo yin lowo lo lati hin nigbati ohun eje ki e lo ati tan ni yo ti jade nihin an wa sinu opin awon oniruru iyonu to wa sori ile egypt idi ni pe olorun fe da awon omo israeli ni de kura won pada ko nu igbekun ko nu igbekun ko nu irin gbigbona ati ijeniya awon ara egypt si awon omo israeli eleyi ni ohun to saaju irapada ti awon omo israeli iyonu na o wa ludi si olorun won ludi si orisa won ludi si okan lile farao lai mo je ki awon omo israeli ki o lo bayi iyonu to gbeyin tu jade idajo olorun lori ile egypt be ni ipayin keke ekun sisun yo wa nitori ni gbogbo ile ni gbogbo idile olorun yo be won wo pelu iyonu ti o lodi won ni ti idajo ko to di pe ipayin keke ikeyin yi ikilo wa sodo won nihin la nwo ikilo yajo yajo siwaju ibanuje to pe titi o je aworan ohun ti o sele si gbogbo aye oro ta nko lori egypt ohun gbogbo ti a nko lori ori kokan farao eyi to nfa idajo olorun eyi to nfa ijiya eyi to nfa oniruru iyonu to ti wa sori ile egypt ohun gbogbo ti a nko nibe lati ko gbogbo aye leko pe ohun kan na to sele si elese awon eyan buburu egypt igbani yo sele si olukuluku lai yo enikeni seyin
to gbe ife okan re ati inu re lodi si ipe olorun ase olorun ati ife olorun ludumare ikilo wa ko to di pe ipayin keke wa a wo Matthew ori keta ese ikeje Matthew ori keta ese ikeje 37 sugbon gba ti ori opo awon farisi eyi ina Johannu ni tebomi ati sadusi wa si baptism re o wu fun won pe eyin omo paramole tani o kilo fun yin lati saku ninu ibinu ti nbo ibinu to nbo ijeniya to nbo igbe to nbo idajo to nbo eyi to nwa sori awon ara Egypt o kilo fun won siwaju ki idajo ikeyin to de o nkan na pe lawon farisi ati sadusi awon elesin won ni ti won gbe ife okan won ati inu won ludi si oro olorun ludi si kristi olorun won so pe a kilo fun won ko to di pe irunu ikeyin yo de ni ese ikewa ten ati ni sese yi pelu ati fi akele gbongbe igi na nitori na gbogbo igi ti ko ba so eso rere ti o so eso rere a o ge lule a ge lule a si a o si wo oju sinu ina idajo nbo be ni ipayin keke ati ekun sisun yo wa be ni yo si je ti aye aye ati eyi ti o wa pe titi ki eleyi to de olorun mo npi ikilo si waju kankan Matthew ori ketala a o kale ese ikeji le logoji Matthew ori ketala ta ti ese ikeji le logoji 42 yo si so won sinu ina iluru nibe ni ekun ati ipayin keke ekun ti o pe titi ati ti aye raye nibe ni ekun ati ipayin keke yo gbo wa ewe se adota 50 won yo si so won sinu ina ileru nibe ni ekun ati ipayin keke yo gbo wa ko to di pe ekun ati ipayin keke ti o je olojo pipe yi ikilo wa si waju nitori na nwo oro na lale yi lori ikilo yaju yaju ikilo kankan siwaju ekun asunda gbogbo eni olorun won gbodo jolo to pe ki a kilo si awon aladugbo wa ki a kilo si awon omo ijo nipa idajo to nbo nipa irunu to nbo ikilo yi nwa siwaju ekun tabi ibanuje gabi olorun se ran mose lorin emi ati iwo o ran wa pe ki a so fun awon elese ti an tesiwaju nu ese ti an wi pe igbe aye o ni dopin nu aye awon elese ti an tesiwaju nu ese bi an se ndese bi eni pe ese yo mu ayo aye raye wa awon elese ti o ki se ara nipa nini imolara nipa aye raye ati idajo olorun to nbo ani lati mu fun ni ikilo kankan ikilo kanju kanju ko to di pe idajo ikeyin ati ekun ipayin keke ikeyin yo wa a n se yen tori pa feran awon elese a n se yen nitori pa feran awon aladugbo wa a n se yen nitori pe ife olorun ru wa soke o n ro wa pe ki a fi ife yi han ki a ma ba wo aye raye laisi oro ikilo to n wa latodo wa ta lo mo pe igbe aye ti a n gbenu ese nigbo ose yo pari sinu ijeniya ijeniya aye raye o meta la o wo nihin akoko o ni ikilo isinsin yi leyin opo sise ife inu ara eni ni isaju farao je eni to n se ife inu ara re bee ni awon omo israeli je eni to n se ife inu ara re awon igba won ni awon sise ife inu ara won lakoko yi ikilo miran de eleyi ni o je pari pari ikilo isinsin yi leyin opo sise ife inu ara eni isaju ikeji oni sisan owo oya fun opo ise ti won ti se
awon omo Israeli won tin sise bayi fun ogorun odun lopo lopo asit fi won si ipo eru fara ati awon ara Egypt won lero pe awon ri awon ti o mo sise fun won ni edinwo awon omo Israeli ni lati jade kuro ni ile won gbogbo ti an ti se laala fun ti won o si sanwo fun won ti won o san eto to to fun won ti won o gbe ohun tabi lati fi fun won fun ise ti an ti se bayi ti won ni lati jade oluwa yo fun won ni owo oya owo ise ti an ti se awon eyan ti an ti sin ni fun opo ise ti won ti se iketa an wo iyanu aro oto siwaju fifi iya je awon oluse buburu awon eyan buburu awon eyan ika awon aseka ni bi gbogbo la o je niya iwa buburu a o je niya sibe be ni iyanu aro oto wa fun awon eyan olorun e wa si akoko akoko o ni ikilo isinsin yi leyin opo sise ife inu ara eni isaju inu exodus ori kokanla a o ka lati ese ikini o so fun wa oluwa si fun mose pe emi o tun mu iyonu kan wa sara farao ati sara egypt leyin yi ni ni ohun jowo yin lowo ohun farao yo jowo yin lo lowo lo lati hin nigba ti ohun je ki e lo ati tan daju daju ati tan ni yo ti yin jade ni hin elese ikerin 4 Mose si wi pe bayi ni Oluwa wi laarin oganjo ni emi o jade lo saarin Egypt ese ikarun gbogbo awon akobi ti o wa ni ile Egypt ni yo si ku lati akobi farao lo ti o joku lori itere titi yo fi de akobi iransebirin ti o wa leyin olo ati gbogbo akobi eran ese ikefa ekun la yo si wa ni gbogbo ipain keke ibanuje la ni yo si wa ni gbogbo ile Egypt iwe eyi ti iru re ko si ri ti ki yo si si iru re mo ewu kilo wa ikilo isinsin leyin opo sisi ife inu arin ni opo ori kokun ati isele aya ati awon ara Egypt ewu meta akoko ikilo ikeyin fun iyonu kan si ikeji ikeji ni sise ife inu ara eni asiwere lodi si eni ti alagbara ti o ni ipa iketa o ni fifi ijolotito ki sara nipa olu ki sara onibanuje ti asiro akoko o ni ikilo ikeyin fun iyonu kan si ohun ti Olorun so niyi ninu exodus ori kokanla ese ikini oluwa si wi fun mose pe emi o tun mu iyonu kan wa sara fara eyo kan eleyi ni o je pari pari eleyi ni o je eyi to buru ju ati eyi to mu irora da ninu iyonu to sele iyonu kan si ewu ori kesan 9 ese ikerin la 14 ni ori kesan ese ikerin la 14 nitori igba yi ni emi o ran gbogbo iyonu mi si aya re ati sara awon iranse re ati sara awon eniyan re ki iwo ki o le mo pe ko si elomiran bi emi ni gbogbo aye ete ti a fi mu iyonu wa o ete ti a fi mu idajo wa lati fi da farao loju pe Olorun wa ni orun nitori ti bere bere o bere pe
ta ni olorun na ko mo olorun yen ohun to so niyan o sugbon bayi gbogbo iyonu gbogbo idajo ati eyi to keyin yi iyonu kan si yo mo da loju pe olorun wa ni orun so da loju fun rare pe olorun kan wa ni orun eni to fun wa ni ase ati iwe mimo nje olorun kan wa ni orun to fun ani oluwa wa jesu kristi eni to ku fun wa so da loju bayi pe olorun wa ni orun eni to feran wa to si fi omo bibi re kan soso sowo si wa ki a le sa fun ese ka jina rere si ese ka ni ore ofe olorun nu aye wa so ti da loju saka bayi pe olorun kan wa ni orun eni ti o fe ki enikeni ki o se gbe nitori idi eleyi o ti wa mu gbugbu ese dede wa wa sori kristi omo bibi re kan soso so da loju pe o ti fi aye re fun oluwa wa jesu kristi be ko o wa nfori kokon ko ife olorun o nfori kokon ko ife olorun mo we ri aisaye ori kerin din ni ogbon 26 a o ke se ikesan 26:9 okan mi ni emi fi si aferi re ni oru ni toto pelu emi mi ninu mi ni emi o wa ni kutukutu nitori nigbati idajo re nbe ni ile awon ti nbe ni aye ki yo ko ododo nigbati idajo re to nbe ni aye ni opo igba awon eyan ki daun si oju rere olorun foju rere han fun wa o fun ani ibukun o wa gwara wa san o da wa ni de ko nu awon ipanju opolopo awon eyan won a wi pe eyan dara olorun je agbayanu o yo wa dari won sinu ododo ati iwa mimo sugbon ona idajo olorun o so ni ese ikewa o so fun wa bi aba fi oju re han eniyan buburu ki yo ko ododo eje ki oju rere ati ibukun ka fi fun eniyan buburu ojo to ro ngba gbogbo lati bomi roko wa ati lati mu eso wa ati orun to ran sori olooto ati awon alaisooto eje ka fi oju eyi han ati ohun la orere ti olorun nse ni opo igba ko le yi awon eyan pada je ki a fi oju re han eniyan buburu ki yo ko ododo ni ile iduro sinsin ni ohun wuwa aisooto ki yo si ri ola nla oluwa ese ikokanla oluwa owo re gbe soke won ki yo ri sugbon won yo ri oju o si ti won nitori ilara won si awon eniyan nitoto ina awon ota re yo je won ran idi ni yi ti olorun fi mu inira iyonu wa ati idajo wa sori awon eyan o nse yen ninu ife won o ki a ma ba tesi waju ki a ninu ori kokun ati isote won ati iwa buburu won ki a wa se gbongbo se ko ti e to se leyi o nfi ikilo saju pe idajo nbo gbogbo won o si wa nbe idajo nbo to ba fe sa sala anfani re ni yi lati sa sala ani kilo ikeyin pe iyonu kan bo wa sori farao si ati sori awon ara egypt e wo ikeji nbi yi oni sise ife nu are inu eni asiwere lodi si eni ti eni alagbara to ni ipa nje farao je asiwere nipa sise ife nu ara re nipa asisori kankan nipa sise okan re le npa jiji olori kankan lodi si olorun olodumare lodi si eni ti o ni gbogbo ipa to wa ni orun o n gberaga o n sori kankan si erin te n gba ki
irin ba te nkan mole be ni ira odoku ni yen o a ri pe kokoro odoku ni yen eyan to je alai loye o wa nso te si olorun lodumare o mo mo se ninu iwa asiwere re to ga julo exodo ori kewa 10 ese ikeje 7 awon eran se farao si wi fun pe okunrin yi yo ti se ikekun mose yo ti se ikekun si wa pe to je ki awon okunrin na ki o lo ki won ki o le si oluwa olorun won iwo ko ti mo pe egypt ran tan saute si waju pelu awon iyonu to ntelera ati ijeniya lori ijeniya eje ki an lo ki an sin olorun won e nje o mo yi pe iwa si were yi nporun o npa ijoba re run o si npa afin re run o npa ile egypt run ele je iwa fifi were se okan le Isaiah ori karun din ni adota 45 ese ikesan Isaiah ori karun din ni adota 45 ese ikesan igbe ni fun eni ti o nba eleda re ja igbe ni fun eni ti nba olorun ja ni idahun orun ise atorun wa ludi si iru iwa si were te yan mo mo se ati sise okan re nile ati mimo mo ju lori kokon lodi si fi olorun ledumare igbe ni fun ibanuje ikoro ije inera ni fun eni ti nba eleda re ja bi apadi ninu awon apadi ile apadi ile ama yo awi fun eni ti o mo pe kini iwo nse tabi ise re pe oun ko ni owo olorun je olodumare je eni nla eni to ni gbogbo ipa o je alagbara o le mu okan to le wa si ile o ni ona lona egbe egberun lona egbe egberun lati mu oliru olore kokan be di eni ti a re sile le timothy kini ori kefa a o kese ike edugbo timothy kini 6 ori kefa ese ike edugbo eyi ti o fi han ni igba ti re eni ti se olubukun ati alagbara kan soso oba awon oba ati oluwa awon oluwa o ni oba to ni ase lori gbogbo oba o si je oluwa to ni agbara lori gbogbo oluwa oba oluwa awon oluwa ni bo ti e je pe awon eyan bi farao won le mo damo nipa agbara re nipa ase re nipa olanla re sugbon gbe o se iyonu leyin iyonu leyin iyonu eni olori kokun oyeye pe sise ife inu ara eni o je iwa asiwere ewu ese ikerin din ni ogun 16 o ni enikan soso ki o ni aiku ti n gbe inu imole ti a ko le sunmo eni ti eyan kan ko riri ti ko si le ri eni ti ola eni ti ola ati agbara titi lai ise ti re ki gbogbo eyan se ami farao ko le ri oluwa sugbon ri owo re ori mose aroni to je iranse oluwa ohun ati awon iranse re awon pidapida egypt won o le ri olorun tarata sugbon nipa ise re nipa idajo eyi to wa
won ri owo agbara nla Olorun agbara ola nla re ewu iketa oni fifi ijolo to ki sara nipa olusora oni banu je ti asiro a oni lati duro titi ti idajo yo fi de soduri wa a ri pe ikun omi wa ni ile na be ni esi ri to nbo o ni lati duro titi ti ikun omi yo fi de ayika ibi to wa ko wa gbe omi ko wa bu omole ka wa ti ori nigba to ri to nbo je eni to nke sa kiesi ko wa je ki on to ri on to nsele si farao to nsele si egypt ati si awon elese awon olori kokun alaigboran je ko si okan re ro keko nipa kiki sara joshua ori keji a o ka lati ese ikesan joshua ori keji ese ikesan 29 o si wi fun awon eyan okunrin na pe emi mo pe oluwa ti fun yin ni ile yi ati pe eru yin nba ni gbogbo wa ati pe okan gbogbo awon ara ile yi di omi nitori yin ile ni on to kiesi Joshua o se wole Kenani ni awon eyan Kenani won ti gbo obirin yi Rehabu o si wa nso nipo otito ti a ti gbo a si nsa kiesi ko ti idodo wa sugbon amo pe nbo nitori iyen gbogbo won ni okan won ti dakutan ese ikewa 10 nitori pe awa ti gbo bi oluwa ti mu omi okoku pa gbe niwaju yin nigbati eyin jade ni egypt ati ohun ti eyin se si awon oba meji ti awon amori ti nbe ni iha keji jordani sihoni ati ogu ti eyin parun tutu ese ikokanla logon bi awa ti gbo nkan wonyi aya waja aya waja ati nkeko ni iwe exodu asiri ifihan agbara olorun ni mimu oniruru awon eyonu ti o se dawo duro wa sori awon ara egypt nje okan re ti di eyi ti a se ro lati gba to ti ngbo to si ri pe olorun a o le tako be ni a o le saseyori nu didojuko nigba ti o ba kanju ko lati mu idajo wa a mu idajo wa ko wa si eda kan to le sala nje okan re ti di eyi ti a se ro nje okan re ti daku nje o ti si gbe yewo pe olorun kan na to se leri to seru ba ni pe owo mu idajo wa sori aye ninu eyi ta n gbe pe ko si elese kan ti o lo lofe ti idajo ko ni de ba gbogbo elese ni yoruba nipa e sisa kiesi nipa ohun ti olorun ti se si awon elomiran mimo logan to ba ti pinnu pe n to ba ti pinnu lo yo se si okan re ti di eyi ti a se ro to ti ronu pada to ti faye re fun oluwa so ti sa sala ko ni irunu ati ibinu to nbo oni wa su ori kejo awu ese ikokanla 8:11 oni wa su ori kejo ese ikokanla gbolo akoko nitori ki a ko mu idajo se kankan si ise buburu nitori na aya won mi eniyan mora papa lati huwa ibi nitori pe idajo wa logan ti elese ba sote
nítorí pé ìdájọ́ kò wá lẹ́sẹ̀kẹsẹ̀ tí ìyọnu kò wá lẹ́sẹ̀kẹsẹ̀ sórí àwọn amọ̀ọ́mọ̀ sórí kankan farao ó ń tẹ̀síwájú eléyìí ni ẹ̀dá gbogbo ènìyàn ẹ̀dá gbogbo obìnrin ó ti ṣe léyìí báyìí ìdájọ́ kan náà wá ń bọ̀ ó dàbí pé ìdájọ́ kò wá lẹ́sẹ̀kẹsẹ̀ nítorí ìyẹn ọkàn ènìyàn ọkàn obìnrin ó wọ́n pinnu rẹ̀ láti ṣe búburú ní ẹsẹ̀ ìkejìlá bí ẹlẹ́sẹ̀ tilẹ̀ ṣe ibi ní ìgbà ọgọ́rùn-ún 100 tí ọjọ́ rẹ̀ sì gùn ṣùgbọ́n ní tòótọ́ èmi mọ̀ pé yóò dára fún àwọn tí ó bẹ̀rù ọlọ́run tí ó bẹ̀rù níwájú rẹ̀ ẹsẹ̀ ìkẹtàlá 13 ṣùgbọ́n kì yóò dára fún ènìyàn búburú ìdájọ́ yóò wà bí ìdájọ́ ò bá wá wá báyìí lórí ilé ayé yóò wà ní òdì kejì wọ́n jìyà títí ayérayé ní ọ̀run àpáàdì yóò ṣẹlẹ̀ nítorí ṣùgbọ́n kì yóò dára fún èèyàn búburú bẹ́ẹ̀ ni kì yóò fa ọjọ́ rẹ̀ gùn tí ó dàbí òjìji nítorí tí kò bẹ̀rù níwájú ọlọ́run ébèrò oríkejì àókẹsẹ̀ ìkíní 2:1 ébèrò oríkejì ẹsẹ̀ ìkíní 1 nítorí náà yẹ kí àwa ìbá máa fi yè gidigidi sí ohun ọ̀nì tí àwa ti gbọ́ kí a má bàa gbá wa lọ kúrò nínú wọn nígbà kan ohun tá a ti gbọ́ ohun tá a ti kọ́ ohun tá a ti kẹ́kọ̀ọ́ rẹ̀ a ti rí bí ìyọnu ti wá látìgbàdégbà ọ̀kọ̀ọ̀kan lọ́wọ́ àdì èyí tó mú ìrora tó burú jáì ju èyí tó ṣáájú lọ eléyìí tó wá gbẹ̀yìn yìí ń bọ̀ ó ṣẹlẹ̀ sí wọn àwa o tí à ń kẹ́kọ̀ọ́ àwa tó ń gbọ́ àwa tí ó ń kà àwa tó ń mọ̀ nípa ọlọ́run ọ̀run nípa ọlọ́run mímọ́ ọlọ́run alágbára pé a ò lè takò ká ṣàṣeyọrí a ò lè takò títí ayérayé nítorí jẹ́ ẹni tó ga ju ènìyàn lọ yóò sì mú ìdájọ́ wá a gbọ́dọ̀ kíyèsára gidigidi sí ohun tí a ti gbọ́ tí a ti kọ́ kí irú ìyọnu bẹ́ẹ̀ kó mọ̀ bá wà á sórí wa ká sì lè sá àsálà kúrò ní ìdájọ́ ayérayé ti ọlọ́run ó sọ fún wa ní ẹsẹ̀ ìkejì 2 nítorí bí ọ̀rọ̀ tí a ti ẹnu àwọn áńgẹ́lì sọ bá dúró ṣinṣin àti tí olúkúlùkù èrè kọjá tí olúkúlùkù èrè kọjá ẹsẹ̀ ìkẹta àwa ó ti ṣe là bí àwa kò bá ná ní irú ìgbàlá ńlá bí èyí tí a tètè kọ́ nígbà tí ìdáríjì wà lárọ̀ọ́wọ́tó nígbà tí orí ọ̀fẹ́ ọlọ́run tó wà lárọ̀ọ́wọ́tó nígbà tí àánú ọlọ́run tó wà lárọ̀ọ́wọ́tó tó sì ṣèlérí ìgbàlà fún wa ẹnikẹ́ni tó bá ké pe orúkọ olúwa láúgbàlà tí àwa bá ṣe aláìná ní irú ìgbàlà bẹ́ẹ̀ tí a bá kọ irú ìgbàlà bẹ́ẹ̀ tí a bá fojú kéré irú ìgbàlà bẹ́ẹ̀ tí a bá ju irú ìgbàlà bẹ́ẹ̀ sẹ́yìn wa ó ní àwa ó ti ṣe sáàlà kúrò lọ́wọ́ ìdájọ́ ọlọ́run bí a bá kò bá ná ní irú ìgbàlà ńlá bí èyí tí a tètè kọ́ bẹ̀rẹ̀ sí í sọ láti ọ̀dọ̀ olúwa tí a sì fi múlẹ̀ fún wa láti ọ̀dọ̀ àwọn ẹni tí àwọn àpọ́stélì tí ó gbọ́ ní ẹsẹ̀ ìkẹrin 4 ó ní ọlọ́run sì ń fi iṣẹ́ àmì àti iṣẹ́ ìyanu
ati oniruru ise agbara ati ebun emi mimo ba won je ri gege bi ife re o fun ani eri to daju o je olorun alagbara o ni agbara lati wo nisan lati dani de lati sise ami ati ise iyan lati ran wa lowo ati lati mu iponju wa kuro eleyi ye ko ti wa sodo oluwa ore oluwa o npo wa sinu ironu ku wada ni odikeji o ti afihan agbara re nimo mimu iji ati iyonu wa sori awon olote awon elese lori awon to si aya won le be ni o wa nse okan wa ro o nti wa lo lati je onirobinu je be ni a o si wa ri anugba an wa si koko keji bayi an ka lati ori exodu ori kokanla ese ikeji exodu ori kokanla 11:2 wi ni sese yi ni o ti awon eyan won yi ki olukuluku okunrin ki o bere lodo aladugbo re ati olukuluku obirin lodo aladugbo re ohun elu fadaka ati ohun elu wura bayi oro ti a pe ni wipe ki won bere o ti damu opolopo ni ede ti a fi ko ni ti a fi ko majemu lailai ki se pe an ya ki an bere lọwọ aladugbo won nigba ti a ba so pe keyan ya bi a se konu ede gẹẹsi pẹlu erogba yi pe o gba wa da pada ohun to ya sugbọn awon omo israeli won o pada wa si egypt mo won bere lọwọ won eje wa ni opolopo nkan ati sise bi eru ati ko oniruru ile ni orilede yi e o si san kan ohun fun wa bayi awa n jade a n lo a o pada wa nito na a n bere lowo yin fun fadaka ati fun ohun elo wura oro ti a pe wipe ki an bere yi atumo re lede yoruba pe an bere e wo lese iketa oluwa si fi oju re fun awon eyan naa ni oju awon ara egypt e ronu npa re pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ ìyọnu tó wá sórí wọn pẹ̀lú ìsinsin ọ̀pọ̀lọ́ pẹ̀lú yìnyín àti ara pẹ̀lú ewu pẹ̀lú omi wọn tá a yí padà sí ẹ̀jẹ̀ wọn bá ti kórìíra àwọn ọmọ israeli wọn bá sọ wípé a ti la ọ̀pọ̀lọpọ̀ nǹkan kọjá nígbà wọn ń béèrè fún fàdákà àti wúrà wọn bá ti dáhùn pẹ̀lú ìkórìíra wọn bá ti dáhùn pẹ̀lú kíkọ̀ ṣùgbọ́n bẹ́ẹ̀ kọ́ ọlọ́run fún wọn ní ojú rere nítorí pé wọ́n ní láti san padà fún àwọn ọmọ ísírẹ́lì gbogbo owó ọ̀yà àwọn tí wọn ò tí ì san olúwa sì fi ojú rere fún àwọn èèyàn náà ní ojú àwọn ará egypt pẹ̀lú mose ọkùnrin ni ó pọ̀ gidigidi ní ilẹ̀ egypt ní ojú àwọn ìránṣẹ́ pharaoh àti ní ojú àwọn ènìyàn náà a san ọ̀yà fún wọn ohun tí wọ́n ń gbà fàdákà àti wúrà ó jẹ́ owó iṣẹ́ tí wọ́n ti ṣe fún ọ̀pọ̀lọpọ̀ ọgọ́rùn-ún ọdún ní ilẹ̀ egypt ẹwo mẹ́ta níbí àkọ́kọ́ òun ni àsọtẹ́lẹ̀ ọrọ̀ nínú fàdákà àti wúrà ìkejì sísan owó ọ̀yà fún ìsìnrú láìsí èrè ìkẹta ọ̀rọ̀ tó díbàjẹ́ tí a fi ṣòfò lórí òrìṣà àjèjì ẹwu àkọ́kọ́ àsọtẹ́lẹ̀ ọ̀rọ̀ nínú fàdákà àti wúrà jẹ́nẹ́sìsì orí kẹẹ̀ẹ́dógún 15 àkẹsẹ̀ ìkẹtàlá jẹ́nẹ́sìsì orí kẹẹ̀ẹ́dógún 15 ẹsẹ̀ ìkẹtàlá 15:13 òun sì wí fún abrahamu pé ọlọ́run ló ń bá abrahamu sọ̀rọ̀
mọ̀ ní tòótọ́ pé irú ọmọ rẹ àwọn ọmọ Israẹli ẹrántí Abrahamu òun ni ìbẹ̀rẹ̀ orílẹ̀-èdè Israẹli irú ọmọ rẹ ó ń tọ́ka sí àwọn tí ó jáde lára rẹ̀ nínú àwọn ìran tó ń bọ̀ irú ọmọ rẹ yóò ṣe àlejò ní ilẹ̀ tí kìí ṣe tiwọn mo sì jẹ wọn ní ìyà ní ìrìnwó ọdún ẹsẹ̀ ìkẹrìnlá 14 àti orílẹ̀-èdè náà pẹ̀lú à ń tọ́ka sí Egypt tí wọn ó máa sìn ni èmi ó dá lẹ́jọ́ gbogbo ìyọnu wọ̀nyí àti sàsọtẹ́lẹ̀ rẹ̀ àti sàsọtẹ́lẹ̀ jáde pé irú ọmọ yín àwọn ọmọ Israẹli wọn ó wà ní ilẹ̀ àjèjì ilẹ̀ tí kìí ṣe tiwọn ilẹ̀ Egypt àwọn ará Egypt yóò sì fara ní wọn wọn ó sì sin orílẹ̀-èdè náà bó tiẹ̀ jẹ́ pé orílẹ̀-èdè náà ni èmi ó dá lẹ́jọ́ lẹ́yìn náà ni wọn ó sì jáde ti àwọn ti ọ̀rọ̀ púpọ̀ eléyìí là ń múṣẹ níbi tí à ń kà wọn ó jáde pẹ̀lú ọ̀rọ̀ púpọ̀ ẹ́sódò orí kejìlá ẹsẹ̀ ìkarùndínlógójì 35 ẹ́sódò orí kejìlá 12 ẹsẹ̀ ìkarùndínlógójì 35 àwọn ọmọ Israẹli sì ṣe gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Mósè wọ́n sì béèrè ẹrántí wọ́n béèrè lọ́wọ́ àwọn ará Egypt ohun èlò fàdákà àti ohun èlò wúrà àti aṣọ lọ́wọ́ ẹsẹ̀ ìkẹrìndínlógójì 36 olúwa sì fún àwọn èèyàn náà ní ojú rere ní ojú àwọn ará Egypt bẹ́ẹ̀ ni wọ́n sì fún wọn ní ohun tí wọ́n béèrè wọ́n sì kó ẹrù àwọn ará Egypt òye wá yé wa ọ̀rọ̀ ọlọ́run kò lè lọ lásán ó wípé wọ́n ó sin orílẹ̀-èdè àjèjì wọ́n ṣe bẹ́ẹ̀ ṣùgbọ́n wọn ò ní wà ńbẹ̀ títí òun ó mú wọn jáde yóò mú wọn jáde pẹ̀lú ọrọ̀ ẹ wo ìkejì sísun owó ọ̀yà fún ìsìnrú láìsí èrè orin dáfídì orin 105 ẹsẹ̀ ìkẹtàdínlógójì orin dáfídì orin 105 37 ó sì mú wọn jáde tí àwọn ti fàdákà àti wúrà ohun ọlọ́run ọ̀run ó jẹ́ iṣẹ́ ọlọ́run olúwa ló san fún wọn ní ti àwọn ará egypt wọn kà wọn sí ẹrú ní ti àwọn ará egypt wọn kà wọn sí òṣìṣẹ́ tí ò sí àdéhùn pé wọn ó san iye ohunkóhun fún wọn ní ti àwọn ará egypt wọn bá ti rán wọn lọ lọ́wọ́ òfo ṣùgbọ́n ọlọ́run mú wọn jáde pẹ̀lú fàdákà àti wúrà kò sì sí aláìlera kan nínú ẹ̀yà rẹ̀ láàrin wọn iṣẹ́ ọlọ́run Malachi orí kẹta ẹsẹ̀ ìkarùn-ún Malachi orí kẹta ẹsẹ̀ ìkarùn-ún 3:5 èmi yóò sì súnmọ́ yín fún ìdájọ́ èmi yóò sì ṣe ẹlẹ́rìí yíyára sí àwọn oṣó àti sí àwọn panṣágà àti sí àwọn abúra èké àti àwọn tí ó ní alágbàṣe lára tó ní alágbàṣe lára nínú ọ̀ya rẹ̀ àti opó àti aláìní baba àti sí ẹni tí ó ń rẹ́ àlejò oúnjẹ tí wọn kò sì bẹ̀rù mi ni
Olúwa àwọn ọmọ ogun wí. Ó jẹ́ àgbékalẹ̀ Olúwa pé ìdájọ́ yóò wà. Nígbà táwọn èèyàn bá ṣiṣẹ́ fáwọn ará Egypt, ó yẹ kí wọ́n san ọ̀yà fún wọn, kí wọ́n san owó fún wọn. Wọn ò síbẹ̀ o. Nígbà àwọn èèyàn bá ṣiṣẹ́ fún ọ, ó yẹ kó o san owó fún ọ bó ṣe tọ́. Tó o bá san owó fún ọ bó ti tọ́, tó o wá lérò pé o jẹ́ ẹni tó jáfáfá, ohun tó yẹ kó o san fún wọn, a ó gbà á kúrò lọ́dọ̀ rẹ̀. Ó sàn kó o san owó, kó o sì gbọ́ràn débi pé ojú rere àti ìbùkún Ọlọ́run yóò wá sórí rẹ. O ò sì jẹ́ni tó ń fara nirin àwọn èèyàn, àwọn tí ò ní ẹnikẹ́ni láti dúró fún wọn. Ọlọ́run yóò dúró fún wọn. Jákọ́bù orí karùn-ún, a ó kẹsẹ̀ ìkẹrin. Jákọ́bù orí karùn-ún 5 ẹsẹ̀ ìkẹrin 5-4. Kíyèsí ọ̀yà àwọn alágbàse tí wọ́n ti ṣe ìkórè oko yín, èyí tí ẹ kò san nípa ìrẹ́nijẹ, ẹ̀tọ́ tó yẹ kẹ́ ẹ san fún wọn, ẹ̀tọ́ tó yẹ kẹ́ ẹ san fún wọn, ẹ̀tọ́ tó yẹ kẹ́ ẹ fún àwọn èèyàn tó ṣiṣẹ́, tí wọ́n ṣiṣẹ́ sìn yín, ọwọ́ ni tí ẹ kò san oúnjẹ rárá àti igbe àwọn tó ṣe ìkórè. Tó ṣe ìkórè sì ti wọ inú etí. Ó ti wọ inú etí Olúwa àwọn ọmọ ogun. Nítorí igbe àwọn abòsí àwọn aláìní wọ̀nyẹn, ó ti wo etí Ọlọ́run. Ọlọ́run ní mú mímú àsọtẹ́lẹ̀ àti ohun tó ti sọ fún Abrahamu sẹ, ó mú kí wọ́n gba owó ọ̀yà wọn kí wọ́n tó lọ. Ẹja wo ìkẹta, ó ní ọ̀rọ̀ tó díbàjẹ́ tí a fi ṣòfò lórí òrìṣà àjèjì. Àwọn ọmọ Ísírẹ́lì, gbogbo wúrà àti fàdákà wọ̀nyí, Ọlọ́run ní nǹkan lọ́kàn ní ọjọ́ iwájú. Nítorí wọ́n ní láti lọ sí aginjù, wọ́n sì ní láti sin Olúwa Ọlọ́run wọn. Jẹ́ kí àwọn èèyàn mi kí ó lọ kí wọn kí ó lè sìn mí nínú sísin Olúwa. Wọ́n ó kó àgọ́ nínú sísin Olúwa. Wọ́n ó ní àwọn nǹkan tí wọ́n ṣe sínú àgọ́ nínú sísin Olúwa. Wọ́n ó ṣe àpótí ẹ̀rí. Gbogbo nǹkan wọ̀nyí wọn ó sì fi wúrà bò. Níbo wọn ó ti rí wúrà tí wọ́n bá jáde lọ lọ́wọ́ òfo? Wọn ò mọ̀. Wọ́n wí pé a ti gba fàdákà àti wúrà. Kí ló dé tẹ fún wa lójú rere lórí wájú àwọn ará Egypt? Bẹ́ẹ̀ ni wọ́n fi ohun gbogbo tí wọ́n béèrè fún wọn, ohun gbogbo tá a béèrè fún ète, pé àgọ́ àjọ ní aginjù a ó kọ. Ọlọ́run sì ti pèsè gbogbo nǹkan wọ̀nyí, ṣùgbọ́n òye kò yé wọn. Ẹ wo Ẹ́xódù báyìí, orí 22:2.

láti ilẹ̀ Egypt wá. Àwa kò mọ, àwa ò lóye, a ò lè sọ, bẹ́ẹ̀ ni a ò tí ẹ mọ̀. Ohun tí ó ṣe é. Ẹwẹsẹ̀ ìkejì 2. Aaroni sì wí fún wọn pé, ẹ̀kan òrùka wúrà tí ó wà ní ti àwọn aya yín àti ti àwọn ọmọkùnrin yín àti ti àwọn ọmọbìnrin yín, kí ẹ sì mú wọn tọ̀ mí wá. Wúrà tí a ní, tí Ọlọ́run fi ojú rẹ̀ hàn fún wọn tí wọ́n gbà látọ̀dọ̀ àwọn ará Egypt. Aaroni sọ pé, mú wúrà náà wá, kí n lè dá òrìṣà fún yín. Wọ́n sì ṣe bẹ́ẹ̀, wọ́n ṣe àṣìlò ọ̀rọ̀ náà, wọ́n ṣe àṣìlò wúrà náà, fàdákà náà, tí Ọlọ́run fi fún wọn. Ẹwẹsẹ̀ ìkọkànlélọ́gbọ̀n 31. Mose sì padà tolúwa lọ, ó sì wí pé, yéè, àwọn èèyàn wọ̀nyí ti dá ẹ̀sẹ̀ ńlá, wọ́n sì ti dá òrìṣà wúrà fún ara wọn. Òrìṣà wúrà, ọ̀rọ̀ wọn, tí Ọlọ́run pèsè fún wọn, ó mú kí wọ́n pàdánù gbogbo ẹ̀kọ́ tí wọ́n kọ́ ní Egypt. Ẹ̀kọ́ yìí wọ́n kọ́, Ọlọ́run bá òrìṣà àwọn ará Egypt jà pẹ̀lú gbogbo ìyọnu tó dé bá wọn. Báyìí, Ọlọ́run wá fún wọn ní wúrà àti fàdákà. Ọ̀rọ̀ tí Ọlọ́run wá fi fún wọn, ó mú kí wọ́n gbàgbé gbogbo tó yẹ kí wọ́n kọ́ nínú ìyọnu tó wá sórí àwọn ará Egypt. Báyìí, wọ́n wá dá òrìṣà ti wúrà fún ara wọn. Ẹsẹ̀ ìkejìlélọ́gbọ̀n 32. Nísinsìnyí, Mose ló ń sọ̀rọ̀, ó ń gbàdúrà, bí ìwé ò bá dárí ẹsẹ̀ wọn jì wọ́n, bí bẹ́ẹ̀ sì kọ́, èmi bẹ́ẹ̀ ọ̀pá mẹ́rẹ́ kò nínú ìwé rẹ tí ìwọ́ ti kọ. Ìwé ìyè tí ìwọ́ ti kọ. Ẹsẹ̀ ìkẹtàlélọ́gbọ̀n 33. Olúwa sì wí fún Mose pé, ẹnikẹ́ni tí ó sẹ̀mí ohun ni èmi ó parẹ́ kúrò nínú ìwé mi. Ọ̀rọ̀ wọn, ó di wọn lọ́wọ́ láti tẹ̀síwájú pẹ̀lú Olúwa. Ọlọ́run mú orúkọ àwọn èèyàn tó dẹ́sẹ̀ lòdì sí wọn. Wọ́n lo ọ̀rọ̀ wúrà láti dá òrìṣà ti wúrà. Ezekiẹ́lì 16:16, ẹsẹ̀ 17. Ìwọ́ sì mọ́ ohun ọ̀ṣọ́ ẹlẹ́wà rẹ nínú wúrà mi àti nínú fàdákà mi tí mo fọ́. Ìwọ́ sì ṣe àwòrán ọkùnrin fún ara rẹ, o sì fi wọ́n ṣe pansága. Ọlọ́run wí pé, fún àwọn ọmọ Ísírẹ́lì, nínú ìtàn wọn, mo fún yín wúrà, mo fún yín ní ọ̀rọ̀, ṣùgbọ́n ẹ mú yẹn láti dá òrìṣà àti èrè láti inú wọn wá. Ẹsẹ̀ 18. Ìwọ́ sì mọ́ ẹ̀wù oníṣẹ́ ọ̀nà rẹ, o sì fi bù wọ́n. Ìwọ́ sì gbé òróró mi àti tùràrí mi kalẹ̀ níwájú wọn. Wọ́n gba ohun tí Ọlọ́run fi fún wọn kí ó di òrìṣà sí wọn. Ǹjẹ́ àwọn èèyàn wà lónìí? Lẹ́yìn ìgbà tí wọ́n ní ọ̀rọ̀ yẹn, wọ́n ń sin Olúwa, wọ́n ń kẹ́kọ̀ọ́ Bíbélì, wọ́n sì ń se ìjìrí ọkàn, wọ́n ní àkókò fún iṣẹ́ ìsìn Olúwa. Báyìí, Ọlọ́run wá bùkún wọn gẹ́gẹ́ bí ìlérí rẹ̀. Ó fún wa ní ìjọba rẹ̀ àti òdodo rẹ̀. Ó ní èmi ó wá fi gbogbo nǹkan wọ̀nyí kún fún yín, gbogbo nǹkan wọ̀nyí la fi kún fún wọn. Wúrà, fàdákà, iṣẹ́, ibùgbé, ẹbí àti iṣẹ́ tí wọ́n yàn láàyò àti àsìkí.

ìyẹn wọn wá mú eléyìí ni ọkàn wọn dálé lórí òní wá ń jọsìn wọn ò ní àkókò fún ọlọ́run mọ́ wọn mú ìpèsè ọlọ́run wọn fi dá òrìṣà fún ara wọn ósíà orí kẹwàá a ó kà láti ẹsẹ ìkíní ósíà orí kẹwàá tẹ́ẹ̀ ẹsẹ ìkíní wọn àjàrà òfo ní ísírẹ́lì àjàrà òfo lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ fàdákà àti wúrà báyìí wọ́n wá yí padà sí òrìṣà bẹ́ẹ̀ ni ọlọ́run òun wúrà wọ́n ń dá èrè wọ́n ń jọ́sìn fún un èyí ni ọlọ́run rẹ tí ó mú ọ jáde láti ilẹ̀ egypt wá bẹ́ẹ̀ ni wọ́n wá di àjàrà òfo nígbà tó bá mú ìbùkún ọlọ́run tí olúwa fi fún ọ báyìí tó wá ń pọkàn pọ̀ sórí ọ̀rọ̀ tó fẹ́ràn ọ̀rọ̀ ju ọlọ́run lọ tí gbogbo ọkàn rẹ tó ń fi ọ̀rọ̀ síwájú sí gbogbo àǹfààní tọ́lọ́run fi fún ọ wá mú òrìṣà látinú wọn jáde ó wá di àjàrà òfo ísírẹ́lì àjàrà òfo ní ísírẹ́lì ó ń sọ èso fún ara rẹ̀ wúrà tó yẹ kó bọlá fún ọlọ́run ọ wá gbà fún ara rẹ̀ ọ̀rọ̀ tó yẹ kó fi bọlá fún ọlọ́run ó mú yẹn wá fún ara rẹ̀ jíjẹ olókìkí àti gbajúmọ̀ tó yẹ kí wọ́n fi fún ọlọ́run ó ní òun ò ní pé ògo òun pẹ̀lú ẹnikẹ́ni iyì àti áàsì àti òkìkí yìí wọ́n wá gbà mọ́ra sọ́dọ̀ ara wọn àṣeyọrí wọ́n gbà sọ́dọ̀ ara wọn ó ń sọ èso fún ara rẹ̀ gẹ́gẹ́ bí ọ̀pọ̀ èso rẹ̀ ni ó mú pẹpẹ pọ̀ sí gẹ́gẹ́ bí dídára ilẹ̀ rẹ̀ gẹ́gẹ́ bí èso ilẹ̀ rẹ̀ ni wọn yóò ya èrè dáradára àwọn èrè tó rẹwà òrìṣà tó rẹwà fún ara wọn wẹ́sẹ̀ ìkejì ọkàn wọn dá méjì nísinsìnyí ni wọn ó jẹ̀bi òun yóò wò pẹpẹ wọn lulẹ̀ òun yóò sì ba èrè wọn jẹ́ nígbàtí ọlọ́run bá fún wa ní ojú rere nínú ayé ní egypt tó sì fún wa ní iṣẹ́ tó fún wa lásìkí tó fún wa ní fàdákà àti wúrà a ò ní fi yẹn ṣòfò sórí àjèjì òrìṣà ẹ wo ìkẹta báyìí ìkẹta à ń wo ìyanu àrọ̀tọ̀ síwájú fífi ìyà jẹ àwọn àṣekà àwọn olùṣe búburú ẹ́sódù orí kọkànlá a ó kà á ní ẹsẹ̀ ìkeje ẹ́sódù orí kọkànlá 11 ẹsẹ̀ ìkeje 7 ṣùgbọ́n sí ọkàn nínú àwọn ọmọ ísírẹ́lì ni ajá kì yóò yọ ahọ́n rẹ̀ sí ènìyàn tàbí sí ẹran kí ẹ̀yin kí o lè mọ̀ bí olúwa ti fi ìyàtọ̀ sáàrin àwọn ará egypt àti àwọn ará ísírẹ́lì báyìí ìyọnu ìkẹyìn ní láti wá ọlọ́run ọ sọ fún mósè pé kó sọ fún farao pé bọ́run ọ bá ya kó ya ìyọnu yìí ń bọ̀ lórí àwọn kì í ṣe sórí gbogbo èèyàn sórí àwọn tó ń ṣèfẹ́nu ara wọn sórí àwọn ọlọ̀tẹ̀ sórí àwọn tó ṣe àyà wọn le sórí àwọn olórí kunkun sórí àwọn èèyàn tí wọ́n gbé ìfẹ́ wọn lòdì sí ìfẹ́ olódùmarè àwọn ọmọ ísírẹ́lì a ó dá wọn sí ìyọnu yìí kì í wà sórí àwọn ọmọ ísírẹ́lì kí ẹ lè mọ̀ pé eléyìí jẹ́ ọwọ́ ọlọ́run ẹwẹ́sẹ̀ ìkẹjọ́ 8 wọn yóò sì jẹ ẹran
gbogbo àwọn ìránṣẹ́ wọ̀nyí ni yóò sì sọ̀kalẹ̀ tọ̀ mí wá tí wọn yóò sì forí wọn balẹ̀ fún mi pé ìwọ jáde lọ àti gbogbo àwọn èèyàn rẹ àwọn ènìyàn ẹ̀yìn rẹ lẹ́yìn ìgbà náà ni èmi yóò tó jáde. Mose ó fi dá Farao lójú pé ṣíṣe ìfẹ́ inú ara rẹ ò ní tẹ̀síwájú díẹ̀ tayọ àkókò yìí ìyọnu tó gbẹ̀yìn ń bọ̀ Ọlọ́run yóò wá fi jíjẹ́ alágbára jùlọ àti ọlá ńlá rẹ̀ hàn lórí Egypt nítorí pé àwọn ìránṣẹ́ rẹ àti àwọn èèyàn rẹ ń mọ̀ pé Ọlọ́run ni Ọlọ́run wẹ́sẹ̀ kẹsàn-án náà. Olúwa sì wí fún Mose pé Farao kì yóò gbọ́ tìrẹ ẹ̀ kí a lè sọ iṣẹ́ ìyanu mi di púpọ̀ ní ilẹ̀ Egypt. Ìsọ̀tẹ̀ Farao yóò mú kí Ọlọ́run máa gbégbèsẹ̀ gẹ́gẹ́ bí ẹni tó ní agbára tó ga jùlọ ẹsẹ̀ ìkẹwàá tẹ̀ Mose àti Aaroni sì ṣe gbogbo iṣẹ́ ìyanu wọ̀nyí níwájú Farao Olúwa sì mọ́ àyà Farao le bẹ́ẹ̀ ni kò sì fẹ́ jẹ́ kí àwọn ọmọ Ísíráẹ̀lì kí ó jáde lọ kúrò ní ilẹ̀ rẹ̀. Ohun mẹ́ta àkọ́kọ́ ìdáàbòbò àgbàyanu lórí ibùgbé Ísíráẹ̀lì. Ìkejì ìjagun ìjẹniníyà lòdì sí olùdáǹde Ísíráẹ̀lì. Ìkẹta ìfẹ́ tó borí fún ìjẹgàba Ísíráẹ̀lì. Àkọ́kọ́ òun ni ìdáàbòbò àgbàyanu lórí ibùgbé Ísíráẹ̀lì. Ohun tọ́lọ́run ti ṣèlérí nìyí. Bẹ́ẹ̀ ni ìdájọ́ ikú àwọn àkọ́bí lórí Egypt yóò wáyé. Àwọn ọmọ Ísíráẹ̀lì ò ní kú. Ọlọ́run yóò fi ìyàtọ̀ hàn. Ọlọ́run kò ní jẹ àwọn ọmọ rẹ̀ níyà jẹ́ kí àwọn ọmọ mi ó lọ. Bẹ́ẹ̀ ni ìjẹniyà àwọn ọmọ ní ilẹ̀ àjèjì gbogbo àwọn ọmọ ló yẹ kó pa ọ̀dọ́ àgùntàn kí wọ́n sì fi ẹ̀jẹ̀ rẹ̀ yí ẹnu àtẹ́rígbà ilé wọn nígbà tí èmi bá rí ẹ̀jẹ̀ tí wọ́n ti pèsè ní ìgbọràn sí ọ̀rọ̀ Olúwa sí ètò ìgbàlà tí wọ́n sì mulò tí wọ́n sì gbàgbọ́ tí wọ́n sì fi ẹ̀jẹ̀ sẹ́nu ọ̀nà wọn. A rí pé ikú ó ti wáyé lórí ẹran tá a fi rọ́pò lórí ìdájọ́. Ikú kò ní wá sórí wọn ṣùgbọ́n sórí àwọn ọmọ Egypt tí ò ní ọ̀nà ìgbàlà tí wọn ò gbàgbọ́ nínú ọ̀nà ìgbàlà ikú àti ìdájọ́ yóò wá sórí wọn. Ìdáàbòbò àgbàyanu lórí ibùgbé Ísíráẹ̀lì. Ẹ̀wú Ẹ́xódù orí kẹwàá àókẹsẹ̀ ìkejìlélógún. Ẹ́xódù orí kẹwàá 10:22 Mose sì na ọwọ́ rẹ̀ sí ọ̀run. Òkọ̀kọ̀ biribiri sì sùú ní gbogbo ilẹ̀ Egypt ní ọjọ́ mẹ́ta. Ẹsẹ̀ ìkẹtàlélógún 23 wọn kò rí ara wọn bẹ́ẹ̀ ni ẹnìkan kò sì dìde ní ipò tirẹ̀ ní ọjọ́ mẹ́ta ṣùgbọ́n gbogbo àwọn ọmọ Ísíráẹ̀lì ni ó ní ìmọ́lẹ̀ ní ibùgbé wọn. Ó jẹ́ àgbàyanu ṣíṣe ìpínyà láàrin àwọn ọmọ Ísíráẹ̀lì láti yà wọ́n kò lára àwọn ará Egypt àwọn olùsọ̀tẹ̀ ará Egypt. Málákì orí kẹta àkẹsẹ̀ ìkẹrìndínlógún Málákì orí kẹta 3 ẹsẹ̀ ìkẹrìndínlógún 16.
nígbà náà ni àwọn tí ó bẹ̀rù Olúwa ń bára wọn sọ̀rọ̀ nígbàkúùgbà Olúwa sì tẹ́tí sí wọn ó sì gbọ́ a sì kọ ìwé ìrántí kan níwájú rẹ̀ fún àwọn tí ó bẹ̀rù Olúwa tí wọ́n sì ń ṣe àṣàrò orúkọ rẹ̀ àwọn tó ń fi ìyàtọ̀ nínú ọkàn wọn tí wọ́n bára wọn sọ̀rọ̀ tí wọ́n sì ń kọ́ ara wọn wọ́n jẹ́ ẹni tó gbọ́ràn sí Olúwa wọ́n bẹ́ẹ̀ ni wọ́n ń kọ́ àwọn ẹlòmíràn wọ́n ń rọ àwọn ẹlòmíràn kí wọ́n bọlá fún Ọlọ́run kí wọ́n gbọ́ Olúwa gbọ́ ní ẹsẹ̀ ìkẹtàdínlógún 17 wọn yóò sì jẹ́ ti èmi ní ìní kan ni Olúwa wí ni Olúwa àwọn ọmọ ogun wí ní ọjọ́ náà tí èmi yóò dá èmi yóò sì dá wọn sí gẹ́gẹ́ bí ènìyàn tí máa ń dá ọmọ rẹ̀ sí tí ó ń sìn ín tó ń sìn ín àwọn èèyàn tó gbọ́ràn sí ọ̀rọ̀ náà àwọn èèyàn tó ń gbé nípa ọ̀rọ̀ náà tí wọ́n fi ọ̀rọ̀ ọlọ́run ṣe àkọ́kọ́ àwọn tí wọ́n gbọ́ràn tí wọ́n sì ń gbé ìgbé ayé ìwà mímọ́ tí wọ́n ń sìn ọlọ́run fi ìyàtọ̀ hàn pẹ̀lú wọn ní ẹsẹ̀ 18 nígbà náà ni ẹ̀yin yóò yí padà ẹ ó sì mọ ìyàtọ̀ láàrin olódodo àti ẹni búburú láàrin ẹni tí ń sin ọlọ́run àti ẹni tí kò sìn ín ẹ wo ìkejì ìjagun ìjẹniyà lòdì sí olùdáǹde Ísírẹ́lì ìjẹniyà àwọn tó gbọ́wọ́ lòdì sí Olúwa wọ́n ń bá Ọlọ́run Olódùmarè jà wọ́n ń jà lòdì sí ọ̀rọ̀ Ọlọ́run wọ́n ń já lòdì sí ìfẹ́ Ọlọ́run wọ́n ń já lòdì sí ìkéde ohun tí Ọlọ́run ń béèrè fún tí Ọlọ́run fẹ́ eléyìí ni ìjagun irú ìjagun bẹ́ẹ̀ lòdì sí Olúwa ó jẹ́ èyí tí ó ń mú ìjẹniyà dání Ẹ́xódù 19:9 Olúwa sì fún Mósè pé Farao kì yóò gbọ́ tirẹ̀ yóò sorí kankan Olúwa ti mọ̀ yìí síwájú àkókò pé yóò ṣe ìfẹ́ inú ara rẹ̀ yóò sọ̀tẹ̀ yóò sa ìgbọràn débi pé ìyanu mi ìyanu ti ìdájọ́ mi iṣẹ́ ìyanu mi di púpọ̀ ní ilẹ̀ Egypti. A sọ fún wa nínú Ẹ́xódù 19:3 èmi mọ̀ pé ọba Egypti kì yóò jẹ́ kí ẹ̀yin kí ó lọ bí kò sí nípa owó agbára Olúwa mọ̀ ọmọ gbogbo wa ọmọ àwọn tí yóò gbọ́ràn àwọn tí yóò sọ̀tẹ̀ kò sóhunkóhun tó ba lójijì àwọn tí ó kọ̀ ọmọ pé ìgbàlà wà lárọ̀ọ́wọ́tó bẹ́ẹ̀ ló ń fi fún olúkúlùkù kò fẹ́ kí ẹnikẹ́ni kí ó ṣègbè ṣùgbọ́n àwọn èèyàn tí ó jẹ́ olórí kankan ní ẹ̀ṣẹ̀ tí ó mọ̀ mọ́ sọ̀tẹ̀ tí ó mọ̀ jà ní ìjagun lòdì sí ìfẹ́ àti sí ọ̀rọ̀ Olódùmarè ó mọ̀ bẹ́ẹ̀ torí pé mọ̀ Ọlọ́run ti gbé ìdájọ́ rẹ̀ kalẹ̀ ní ọ̀run lòdì sí ẹnikẹ́ni tí ó sorí kankan lòdì sí ọ̀rọ̀ àti tí Olúwa ń béèrè ìjagun lòdì sí Olúwa yóò gba ìjìyà bóyá Farao ni tàbí ni Kanisari tàbí Ẹrọ́dù ẹnikẹ́ni tàbí ẹnikẹ́ni tí ó mọ̀ tí ó sì jọwọ́ ara rẹ̀ fún Olúwa tó ń jagun lòdì sí olùdáǹde Ísírẹ́lì láòjẹ́ níyàwó ìkẹta ó ní olúborí ìfẹ́ inú ara ẹni fún ìjẹgàba Ísírẹ́lì
Ọlọ́run yóò borí. Ọlọ́run yóò borí. Ọlọ́run yóò sì ṣe ìparun, yóò ṣẹ́gun àwọn olùṣẹ̀tẹ̀ tó ń ṣe ìfẹ́ inú ara wọn nù sísà ìgbọràn. Gbogbo ẹni tó dá dúró, gbogbo ẹ̀dákẹ́dá ní orílẹ̀-èdè kórílẹ̀-èdè ní gbogbo ìran, Ọlọ́run yóò ṣẹ́gun irú ọkàn tí ó ṣele. Àwọn olórí kankan àsìfẹ́ inú ara ẹni báwo bá ṣẹ́gun rẹ̀ báyìí, lọ́kùnrin tàbí lóbìnrin, irú ọkùnrin tàbí obìnrin, bẹ́ẹ̀ kó jọ̀wọ́ ara rẹ̀ fún Olúwa, fún àánú, fún ìfẹ́, fún ìgbàlà. Nígbà ó ṣe, àwọn tó bá kú nínú ẹ̀ṣẹ̀ wọn títí ayérayé, a ó dá wọn lẹ́bi. A sọ fún wa nínú Dánielì orí kẹrin, a ó kà ní ẹsẹ̀ 15, Dánielì orí kẹrin 4, ẹsẹ̀ 15, 35. Gbogbo àwọn ará ayé ni a ó sì kà sí bí ohun asán. Gbogbo àwọn tó rẹwà tó ń gbé ilé ayé, tí ń gbéraga, tí ń sọ̀tẹ̀ nítorí ẹwà wọn. Gbogbo àwọn ọlọ́rọ̀ ayé tí ń sọ̀tẹ̀, tí ń gbéraga nítorí pé nítorí ọ̀rọ̀ wọn. Gbogbo àwọn ẹni ńlá alágbára tó ń gbé inú ayé, tí ń sọ̀tẹ̀, tí ń ṣe ọkàn ara wọn le nítorí agbára tí ń ní. Gbogbo àwọn tí ń jẹ aláṣẹ, tí ń jẹ apàṣẹ wà nínú ayé, tí ń kọ̀, gbogbo wọn ni a sì kà bí ohun asán. Gbogbo àwọn Pharaoh, gbogbo ni Nebukadnessar inú ayé, gbogbo Herodu inú ayé, gbogbo àwọn ẹlẹ́sìn olùṣọ̀tẹ̀ inú ayé, gbogbo wọn pátá, gbogbo àwọn ará ayé ni a ó sì kà bí ohun asán. Òhun ó sì máa ṣe gẹ́gẹ́ bí ó ti wù ú nínú ogun ọ̀run àti láàrin àwọn aráyé. Kò sì sí ẹni tí dá ọwọ́ rẹ̀ dúró. Ohun tí Pharaoh kọ́ nígbà òṣe nìyẹn, pé kò sí ẹnìkan tí ó lè dá ọwọ́ rẹ̀ dúró tàbí ẹni tí ó lè wí fún un pé kí ni ìwọ ń ṣe nì. Ẹsẹ̀ 37, nísinsìnyí èmi ni Kanisari yìn, mo sì gbé ọba ọ̀run ga, mo sì fi ọlá fún ẹni tí gbogbo iṣẹ́ rẹ̀ jẹ́ òtítọ́ àti gbogbo ọ̀nà rẹ̀ ṣe ìdájọ́, àti àwọn tí ń rìn nínú ìgbéraga, òhun lè rẹ̀ wọ́n sílẹ̀. Nebukadnessari gbò ó ṣe, ó kọ́ ẹ̀kọ́ yẹn nígbà tó pẹ́ jù ní wákàtí 11, nígbà tí inú àti orí àti ọkàn rẹ̀ tí a ti yí padà sí ti ẹranko. Lẹ́yìn ìgbà tá rẹ̀ sílẹ̀, tí a ti dojútì, tí a ti ṣèdájọ́ rẹ̀, tí a fi hàn pé kò sẹ́ni tó lè bá Ọlọ́run jà kó borí, nígbà ó ṣe ọkàn ìgbéraga rẹ̀ a rẹ̀ sílẹ̀ wá wípé kìí ṣe fún ara rẹ̀, fún gbogbo àwọn olùgbé ayé ni a kà sí bí ohun asán. Pharaoh kò kọ́ yẹn lákòókò tó yẹ, ó dúró títí tí tí ìpayín keke ẹkún kíkorò tí a fi pa gbogbo àkọ́bí ní ilẹ̀ Egypt, kìí ṣe yẹn nìkan. Nígbà ó ṣe, lẹ́yìn ìgbà tó jẹ̀wọ́ àwọn ọmọ Israẹli, ó ń bi ara rẹ̀ léèrè pé kí ló dé tí mo jọ̀wọ́ ara mi, kí ló dé tí mo sọ̀rètí nù. Bẹ́ẹ̀ ló mú àwọn kẹ̀kẹ́ àti ẹsìn rẹ̀, ó lè pa àwọn ọmọ Israẹli títí dé àárín òkun pupa lẹ́ẹ̀kan sí. Ó kẹ́kọ̀ọ́, ṣùgbọ́n ó ti pẹ́ ju o. Ẹ̀kọ́ tó kọ́ kò lè gbégbé ayé láti fi hàn pé mo ti kẹ́ ẹ̀kọ́. Ó kú sínú ìsọ̀tẹ̀, ó kú sínú ṣíṣe ìfẹ́nú ara rẹ̀, ó sì gbé sínú òkun pupa, ó sì lọ sí ayérayé ìpayín keke àti ẹkún àti ìjìyà. Aláǹfààní lónìí, a lè ké pe Olúwa kí a wí pe Olúwa, àṣìṣe ló jẹ́
fún gbogbo ìfẹ́ inú ara ẹni àtẹ̀yìnwá, gbogbo ìsọ̀tì àtẹ̀yìnwá, gbogbo ìsí ọkànlé àtẹ̀yìnwá àti ṣíṣe orí kankan àtẹ̀yìnwá. A ò lè bọ Ọlọ́run jà kí a sì borí. Ohun gbogbo tá a lè ṣe sí ojú irin wa ni pé ká jọ̀wọ́ ara wa, ká tẹríba fún, ká jọ̀wọ́ ayé wa fún Olúwa, débi pé a ó lè sá àsálà fún ìdájọ́ tó ń bọ̀. Báyìí a ti fi àkélé gbogbo igi, gbogbo igi kígi tí ò bá so èso rere, láògé lulẹ̀ tí a ó sì jù sínú iná. Ṣùgbọ́n lónìí, bí ìwé ò bá ké pe Olúwa, Ọlọ́run àánú ó wà lárọ̀ọ́wọ́tò. Gbogbo àkókò àìmọ̀ ló ti fojú fòdá. Ó pàṣẹ fún gbogbo èèyàn níbi gbogbo pé kí wọ́n ronú pìwàdà. Nígbà tó bá ronú pìwàdà, yóò dáríjì ọ́. Nígbà tó bá dáríjì ọ́, yóò fún ọ nígbàlà, yóò bójútó ọ láti ìsinsìnyí lọ títí tá ò fi dénú ògo. Àdúrà mi ni pé kò ní sí ẹnìkan láàrin wa tí ó pàdánù ògo náà lórúkọ Jésù. Ìrònúpìwàdà, ojú rere, ó ń fún alójúre síwájú Olúwa. Ìsọ̀tẹ̀, ó ń pa wárun, bẹ́ẹ̀ ni ó sì ń dènà wíwà láàyè pẹ̀lú Olúwa ní àẹ ọ̀run. Má ṣe sọ̀tẹ̀, ronúpìwàdà. Ẹ jẹ́ àdìdì báyìí ká bọ Olúwa sọ̀rọ̀ nínú àdúrà. Àánọ́ rẹ̀ sì wà lárọ̀ọ́wọ́tó, oore rẹ̀ ó wà lárọ̀ọ́wọ́tó. Ẹnikẹ́ni tí ó bá ké pe orúkọ Olúwa la ó gbàlà. Ṣùgbọ́n fún ẹni náà tó ń bá Olúwa jà, tó ń bẹ ẹlẹ́dàá wa jà, má ṣe jà, má ṣe sọ̀tẹ̀, má ṣe gba orí kankan láàyè, má jẹ́ kó pa ọ̀run, kó mọ́ bàa pàdánù ayérayé. Ké pe orúkọ Olúwa. Ẹnikẹ́ni tó bá ké pe orúkọ Olúwa ni a ó gbàlà. Ọlọ́run yóò fi ìyàtọ̀ hàn láàrin olódodo àti olùsọ̀tẹ̀. Olódodo yóò ní ojú rere Ọlọ́run, àwọn olùsọ̀tẹ̀ wọ́n á rí ìrunú Ọlọ́run.

dúpẹ́ lọ́wọ́ ọlọ́run fún ìfẹ́ rẹ̀ tí ó ti fi hàn ní àkókò yìí. Ó ti rán ìránṣẹ́ rẹ̀ sí wa, ìjọ Deeper Life ní gbogbo ayé. A ti gbọ́ nípa ìkìlọ̀ síwájú ìdájọ́ àti ẹkún ìkẹyìn. Ìfẹ́ Ọlọ́run la sì ti fi hàn àti rí nínú ayé àwọn ará Íjíbítì àti ní gbogbo ìran àti ní àkókò tiwa yìí. Ọlọ́run ò fẹ́ pé kẹ́nikẹ́ni kí ó ṣègbé, ṣùgbọ́n kí gbogbo ènìyàn wá sí ìrònú kó wà dà. Jọ díjú rẹ, gbàdúrà níbikíbi tó bá wà, níbikíbi tó ti gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run. Ọlọ́run jẹ́ Ọlọ́run onífẹ̀ẹ́, àti nígbà míì àti lọ́nà kan náà Ọlọ́run ìdájọ́ ni. Àwọn ọmọ Ísírẹ́lì wọ́n wà nínú ìdè ní Íjíbítì gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Ọlọ́run. Ọ̀rọ̀ Ọlọ́run sì jẹ́ kí wọ́n gbangba pé àkókò ń bọ̀ o, nígbà tá ó dà wọ́n nídè tí wọ́n ó sì padà lọ sí ilẹ̀ ìní wọn. Ọlọ́run kò yí padà, ọ̀rọ̀ rẹ̀ kò yí padà. Ó ń kìlọ̀, ìkìlọ̀ máa ń síwájú ìdájọ́. Ọlọ́run ò yí padà o. A sì gbọ́dọ̀ lóye pé Ọlọ́run ò fẹ́ pé kẹ́nikẹ́ni kí ó ṣègbé, ṣùgbọ́n kí gbogbo ènìyàn wá sí ìrònú kó wà dà. Ìgbé ayé ẹsẹ̀ yóò darí ẹnikẹ́ni lọ sí ọ̀run àpáàdé. Ẹrú àwọn èèyàn bẹ́ẹ̀ kò ní rí Ọlọ́run. Ìdí nìyí o, ìkìlọ̀ ṣíṣe yìí lẹ́yìn orí kókó àtẹ̀yìnwá, Ọlọ́run ló ń sáré ìkìlọ̀ nítorí ìfẹ́ rẹ̀. Ó rán ìkìlọ̀ rẹ̀ sí Fáráò. Fáráò wí pé, ta ni Ọlọ́run náà? Ọlọ́run kan bẹ ní ọ̀run. A gbọ́dọ̀ bẹ̀rù rẹ̀ kí a jọ̀wọ́ ayé wa, kí a sì jọ̀wọ́ rẹ̀ ayé wa fún. Ó jẹ́ ìwà òmùgọ̀ láti mọ̀ọ́mọ̀ rìn lòdì sí Ọlọ́run Olódùmarè. Ọlọ́run jẹ́ Olódùmarè. Kò sẹ́nikẹ́ni tó lè jàjàbọ́ lọ́wọ́ rẹ̀. Gbogbo ẹ̀yin ọmọ ìjọ yìí ní gbogbo ayé ẹ̀jọ́, ẹjẹ́ àgbàdúrà, ẹjẹ́ bá Olúwa sọ̀rọ̀. Ọlọ́run ti fún wa ní ìránṣẹ́ rẹ̀ tó ti ń kìlọ̀ fún ìjọ, tó ń kìlọ̀ fún gbogbo ìjọ ní gbogbo ayé. A gbọ́dọ̀ gbàdúrà kí a bá Olúwa sọ̀rọ̀. Ohun tí Ọlọ́run ṣe nínú ayé àwọn ará Íjíbítì àti àwọn ọmọ Ísírẹ́lì, eléyìí ń sọ fún wa nípa ohun tí Ọlọ́run ti múra tán, tó sì múra tán láti ṣe. Nítorí náà, fún wa gẹ́gẹ́ bí ọmọ Ọlọ́run àti àwọn ènìyàn Ọlọ́run,

jọ̀wọ́ ẹ jẹ́ kí a rí pé asa ipá tiwa se ipá tiwa nípa kíkìlọ̀ fún àwọn ènìyàn. Ìdájọ́ yóò dé, ṣùgbọ́n àwọn olóòótọ́ tí wọ́n jẹ́ olùgbọ́rọ̀ tí wọ́n ń kíyèsí Ọlọ́run yóò mú wọn làájá. Ẹ jẹ́ ká gbàdúrà, ẹ jẹ́ ká bá Olúwa sọ̀rọ̀. À ń kọ́ nípa ohun tí a rí, nígbà tí a bá gbọ́rọ̀ inú Ọlọ́run yóò dùn. Àwọn ọmọ Ísíráélì wọ́n gba owó iṣẹ́ wọn tí àwọn ọmọ Íjíbítì fi dùn wọ́n. Ọlọ́run fún wọn ní ojú rere, Ọlọ́run yóò fún wọn náà ní ojú rere. Ìkìlọ̀ wà o, a ò gbọ́dọ̀ sí ọ̀rọ̀ tí Ọlọ́run fi fún wa lò gẹ́gẹ́ bí àwọn ọmọ Ísíráélì ti ṣe. Wọ́n fi ṣòfò, wọ́n sì san iye rẹ̀. Ìyẹn nìkan kọ́, àwọn tí wọ́n ń gbani síṣẹ́ wọ́n gbọ́dọ̀ san àwọn tí wọ́n gbà síṣẹ́ kan san owó iṣẹ́ wọn. Tó bá san, òun sì fi Ọlọ́run. Ẹ jẹ́ ká gbàdúrà ká bá Olúwa sọ̀rọ̀. Ọlọ́run wọn fún wa ní ìkìlọ̀ síwájú kí ó tó bẹ̀rẹ̀ iṣẹ́ rẹ̀. Àwọn ọmọ Ísíráélì la dáàbòbò, Ọlọ́run sì ṣe ń dáàbòbò àwọn ènìyàn rẹ̀ lónìí. Àwọn tó ń sìn, wọ́n ní àǹfààní láti gba ìbùkún rẹ̀, ṣùgbọ́n àwọn tó wá sọ̀tẹ̀ wọ́n ò san iye rẹ̀ lẹ́kùnrẹ́rẹ́. Wọ́n lè rò pé gbogbo dára báyìí o, ṣùgbọ́n nígbòho ṣe. Bíbélì jẹ́ kí ó yé wa wípé bí a tilẹ̀ fọwọ́sowọ́pọ̀ ẹlẹ́sẹ̀ kì yóò lọ láì jìyà. Àwọn apadà sẹ́yìn tó wà nínú ìjọ ronúkú àdá lónìí ò kí o sì padà wá sọ́dọ̀ Ọlọ́run. Àwọn tó wà nínú ìjọ tí wọ́n ń fi ẹ̀sẹ̀ wọn pamọ́, ẹ̀sẹ̀ wọn yóò fi wọ́n hàn. Kí ìdájọ́ kí ó tó dé, kí ló dé kí ó mú ọ̀nà rẹ tọ́? Yanjú ohun gbogbo àti olúkúlùkù wa gẹ́gẹ́ bí ọmọ ìjọ yìí. A ní ìrere pẹ̀lú wa níbikíbi tá a bá lọ, a ó mú ìrere lọ níbi iṣẹ́ wa, ní ilé àdúgbò wa, nínú ẹbí wa, níbikíbi àti níbi gbogbo. Ọlọ́run ń gbẹ́kẹ̀lé wa. A ò ní já Ọlọ́run kulẹ̀ o, a ò sì ní já kulẹ̀ rárá. Nítorí ẹ̀yin ara ẹ̀jẹ̀ àgbàdúrà, ẹ̀jẹ̀ kọ́ ìfarẹ́rin jì ó wà pé láti ìsinsìnyí lọ ohun gbogbo yóò yípadà fún rere. A tún ní àǹfààní mìíràn báyìí o, láti mú àwọn ènìyàn sọ́dọ̀ Ọlọ́run láti ọjọ́ 24 sí ọjọ́ 28 ìsọjí kárí ayé pẹ̀lú Kúmèrè ní Benue. Níbi gbogbo ó jẹ́ àǹfààní fún wa láti sin Olúwa, ó jẹ́ àǹfààní láti sin Olúwa. Joshua wí pé bó ṣe tèmi àti ilé mi ni a ó sin Olúwa. Kí ni báwo ni tìrẹ o? O gbọ́dọ̀ sin Olúwa. Ó jẹ́ àǹfààní fún ọ, ó jẹ́ àǹfààní ńlá. Ọlọ́run yóò pa wá mọ́, Olúwa yóò sì ràn wá lọ́wọ́. Ní ilẹ̀ Íjíbítì, Ọlọ́run fi ìyàtọ̀ ńlá hàn láàrin àwọn tó ń sin àti àwọn tí ó kọ̀ láti sin. Bákan náà sì ni lónìí. Ọlọ́run ò fẹ́ kí ẹnikẹ́ni kí ó ṣègbé, ṣùgbọ́n kí gbogbo ènìyàn kí ó wá sí ìrònúkú wa dà. Wọ́n sọ̀tẹ̀ sí Ọlọ́run, tẹ̀rí rẹ bá wá sọ́dọ̀ rẹ̀, rí ara rẹ sílẹ̀, kí o sì yanjú ohun gbogbo pẹ̀lú Ọlọ́run. Ìgbà ìmọ̀ yìí ni Olúwa ti gbójú fò dá, ṣùgbọ́n ó pàṣẹ fún gbogbo ènìyàn níbi gbogbo láti ronúkú wa dà. Níbo ló wà lónìí? Ṣé o jẹ́ ẹlẹ́sẹ̀ bí? Ṣé o jẹ́ apadà sẹ́yìn bí? Padà wá sọ́dọ̀ rẹ àti ìwọ gẹ́gẹ́ bí ọmọ Ọlọ́run. Ṣé o ṣiṣẹ́ làálàá fún? Àkókò nìyí ni a gbọ́dọ̀ ṣe. Ó ní èmi gbọ́dọ̀ ṣe iṣẹ́ ẹni tí ó rán mi. Nígbà tí ṣe ọ̀sán, òun ń bọ̀ wá,
nigba ti enikeni ki yo le sise nisisi awa laye ani anfani lati mu irere lo si bi gbogbo pelu wa nibi kimi ta ba lo eje ka mo riri ohun ti olorun ti se fun wa o ti re wa leti irutito re nla mo si gbagbo iwasu ye iko eko ye yo ya yo kwada yo si jo kwada yo si ya adugbo wa kwada eje ka mo riri oluwa nitori ore ofe to fi fun oluswaguta wa ati ife inu oluswaguta wa ijole oto ti oluswaguta wa lati fi ipa ti won han lati se ipa ti won awa gbere ko se ipa ti wa pelu ko ba le je pe inu olorun yo dun pelu ijo wa baba wa tin be olorun afa fi buku fun oruko yin nitori akoko ye amori yin fun anfani ti likiko lebs e christi nipase iranse yin ti e ti yan oluwa a n bere pelu irele pe ohun gbogbo ta ti gbo loni a o se a o je olugboro a gbadura fun awon onigbagbo olukuluku wa ti a je omo olorun a o ni fese wole a o ni je ole a o ni kojuse wa sile a o se nigba ti o je ti o wo ati nigba ti ko wo baba mo gbadura yo le yo mu isoji nla wa si adugbo wa si ipinle wa si orilede wa ni gbogbo aye ni oruko Jesu Christi ati fun awon elese ti o gbo ikoro na agbadura e o fo kan won e o talk e gbu okan won won ni je ni to fese wole won o si ni je olori koko won teriba labese Jesu Christi a n gba yin gbo a si n gbekele yin pe oro olorun ti a ti gbo loni ko ni ku si dipo be yo ma lagogo ninu okan wa nipa oruko oluwa oruko oluwa nikan la o si yin logo fun oluswaguta wa ti e ti lo fun wa agbadura e o pa ina naa mo ninu okan wa ki o ma jo bi e ti n sa ipa ti won a o so owo wa po pelu won a mo tele won a mo so ipa ti wa nipa waso nipa si ohun gbogbo ti o ye kili sise ti yoo mu ọkan wa sinu ijọba ọlọrun lorukọ Jesu isoji kije kale to n bọ yi agbẹkẹle yin ohun nla ati ohun nla lagbara yoo sẹlẹ a dupẹ tori pe a ti jẹ olooto a ti jẹ ẹlẹri oore ọlọrun ati anu ọlọrun ati ojurere ọlọrun gẹgẹ bi ẹni to kopa ninu rẹ lorukọ Jesu a dupẹ lọwọ baba a dupẹ fun idahun amọ pe e o se ju ti a ti bere lọ nitori pe eni ka bere nigba ti a si bere a o ri gba nigba ti a si ri bere a ri gba ni oruko nigbagbo ogo ni fun oruko omo yin ni oruko Jesu ni agbadura ami ti o lagbara.

0: spiritual warfare.
1: Ìwé Èkejì ti Chronicle, orí ìkejì. Solomoni sì pinnu rẹ̀ láti kọ ilé kan fún orúkọ Olúwa àti ilé kan fún ìjọba rẹ̀. Solomoni sì yan 135 ọkùnrin láti ru ẹrù àti 40,000 láti ké igi lórí òkè àti 120 láti bójú tó wọn. Solomoni sì ránṣẹ́ sí Huramu ọba Tire wípé, gẹ́gẹ́ bí ìwọ ti bá Dáfídì bàbá mi lò, tí ìwọ fi igi Kedari ṣọwọ́ sí láti kọ ilé kan fún láti máa gbé inú rẹ̀, bẹ́ẹ̀ ni kí o bá mi lò. Kíyèsí, èmi ń kọ ilé kan fún orúkọ Olúwa Ọlọ́run mi láti yà á sí mímọ́ fún àti láti sun tùràrí níwájú rẹ̀, àti fún àkàrà ìfihàn ìgbàkúgbà, àti fún ẹbọ sísun lé òwúrọ̀ àti lé alẹ́, lé ọjọ́ ìsinmi àti ní oṣooṣù tuntun àti ní àpéjọ Olúwa Ọlọ́run wa. Èyí ni àṣẹ fún Ísírẹ́lì títí láé. Ilé tí èmi ń kọ́ yóò sì tóbi, nítorí títóbi ni Ọlọ́run wa ju gbogbo àwọn Ọlọ́run lọ. Ṣùgbọ́n ta ní tó láti kọ́ ilé fún un? Nítorí ọ̀run àti ọ̀run àwọn ọ̀run kò lè gbà á. Ta ní èmi tí èmi bá kọ́lé fún un bí kò ṣe kìkì àti sun ẹbọ níwájú rẹ̀? Ǹjẹ́ ní ìsinsìnyí, rán ọkùnrin kan sí mi tí ó gbọ́n láti ṣiṣẹ́ ní wúrà, fàdákà àti ní idẹ, àti ní irin, àti ní èsì àlùkò, àti òdòdó, àti aláró, kí ó sì lè gbọ́ngbọ́n àti gbẹ́gi pẹ̀lú àwọn ọkùnrin ọlọ́gbọ́n tí ó wà lọ́dọ̀ mi ní Júdà àti Jerusalemu. Àwọn ẹni tí Dáfídì bàbá mi ti pèsè sílẹ̀ fi ìtì igi Kedari àti Firi àti Agumu ránṣẹ́ sí mi pẹ̀lú láti Lebanoni wá. Èmi ṣàmọ̀ pé àwọn ìránṣẹ́ rẹ le gbọ́ngbọ́n àti ké igi ní Lebanoni. Sì kíyèsí, àwọn ọmọ ọ̀dọ̀ mi yóò wà pẹ̀lú àwọn ọmọ ọ̀dọ̀ rẹ. Àní láti pèsè ìtì igi lọ́pọ̀lọpọ̀ sílẹ̀ fún mi, nítorí ilé náà tí èmi múra láti kọ́ tóbi, ó sì yani lẹ́nu. Sì wo, èmi ò fi fún ìlú àwọn akégi tí ń ké ìtì igi lọ́wọ́ àwọn ọmọ ọ̀dọ̀ rẹ 1000 òṣùwọ̀n àlìkámà fún oúnjẹ, àti 1000 òṣùwọ̀n báàlì, àti 1000 bátì ọtí wáìnì, àti 1000 bátì òróró. Nígbà náà ni Huramu ọba Tire kọ̀wé dáhùn, ó sì ránṣẹ́ sí Solomoni pé, nítorí tí Olúwa fẹ́ràn àwọn ènìyàn rẹ̀ kí ó ṣe fi ọjọba lórí wọn. Huramu sì wípé, alábùkún fún ni Olúwa Ọlọ́run Ísírẹ́lì tí ó dá ọ̀run òun ayé, ẹni tí ó fún Dáfídì ọba ní ọlọ́gbọ́n ọmọ, tí ó mọ ọgbọ́n àti òye, tí ó lè kọ́ ilé fún Olúwa àti ilé fún ìjọba rẹ̀. Ǹjẹ́ ní ìsinsìnyí, èmi rán ọkùnrin ọlọ́gbọ́n kan tí ó mọ òye, àní Huramu Abi, ọmọ obìnrin kan nínú àwọn ọmọbìnrin Dani. Bàbá rẹ̀ sì ṣe ọkùnrin ará Tire tí ó gbọ́ngbọ́n àti ṣiṣẹ́ ní wúrà àti ní fàdákà, ní idẹ, ní irin, ní òkúta àti ní ìtì igi, ní èsì àlùkò, ní aláró àti ní ọgbọ̀ dáradára àti òdòdó, láti gbẹ́ onírúurú ohun gbígbẹ́ pẹ̀lú àti láti ṣe àwárí ìmọ̀ ẹ̀rọ gbogbo tí a ó fi fún un ṣe pẹ̀lú àwọn ọlọ́gbọ́n rẹ̀ àti pẹ̀lú àwọn ọlọ́gbọ́n Olúwa mi Dáfídì bàbá rẹ̀. Ǹjẹ́ nítorí náà, àlìkámà àti ọkà báàlì òróró àti ọtí wáìnì náà tí Olúwa mi ti sọ, jẹ́ kí ó fi ránṣẹ́ sí àwọn ọmọ ọ̀dọ̀ rẹ̀. Àwa ó sì ké igi láti Lebanoni wá, iyekíye tí ìwọ fẹ́, àwa ó sì mú wọn fún ọ wá ní fífó ní òkun sí Jọ́pà, ìwọ ó sì rù wọ́n gòkè lọ sí Jerusalemu. Solomoni sì kàyé gbogbo àwọn àjèjì ọkùnrin tí ó wà ní ilẹ̀ Ísírẹ́lì gẹ́gẹ́ bí kíkà tí Dáfídì bàbá rẹ̀ ti kà wọ́n, a sì rí pé wọ́n jẹ́ 180,000, ó sì yan 135 nínú wọn láti ru ẹrù àti 40,000 láti ṣe aké òkúta lé orí òkè, àti 120 alábòjútó láti kó àwọn ènìyàn ṣiṣẹ́.
2: Ẹ jẹ́ kí a gbàdúrà. Bàbá wa àti Ọlọ́run wa, a tún wá síwájú yín nísinsìnyí láti kọ́ ẹ̀kọ́ tí ó ṣe iyebíye, bí a ti lè gbé ìgbésí ayé wa tí yóò fún yín ní inú dídùn, tí ó sì fi hàn wípé a ní oore ọ̀fẹ́ láti ọ̀dọ̀ yín. Bí a ti ń gbọ́ nísinsìnyí, ẹ ṣe wá lélé ti ọmọ, kí ẹ sì fún wa lóore ọ̀fẹ́ láti jẹ́ ẹni tí ń gbọ́ràn. A dúpẹ́ wípé ẹ ti gbọ́. Ní orúkọ Jésù Kristì Olúwa wa. Ẹ jẹ́ kí a ṣí Bíbélì wa sí orin Dáfídì, orí 73. Orin Dáfídì, orí 73. 1:3. Kíyèsí, ó ti dára, ó sì ti dùn tó fún àwọn ará láti máa jùmọ̀ gbé ní ìrẹ́pọ̀ O da bi ororo ikunra iyebiye li ori ani ti o shan de irungbon irungbon aroni ti o si shan si eti aso re bi iri amoni ti o shan sori oke sioni ni tori nibe ni oluwa gbe pase ibukun ani iye lai lai loni mo fe soro lori isokan laarin awon ara ninu Oluwa isokan laarin awon ara ninu Oluwa bi ati pejo loni ninu ijokan na bi ati pejo loni gbogbo wa lese agbelebo ohun ti o ye wa ni we pe bi ati wa ni irepo ke a tun wa ni isokan bi ati josin papo ke a ri we pe irepo ati isokan awon eniyan mimo wi pe afun laaye o si joba laarin wa gege bi ara ninu Oluwa o ye ke a mo wi pe isokan ni ohun ti Olorun fe ati wi pe bi Olorun ba gbe inu wa ti Olorun si wa laarin wa o daju wi pe Olorun ti ki se olupilese orudurodo Olorun ti ki fon awon eniyan re tooto ti ki fon won ka o daju wi pe Olorun yi bo ba wa ninu wa laarin wa o daju wi pe yo je ki isokan wa laarin wa bi a ba n pe enikan ni onigbagbo ti a pe elomiran na ti a pe ni onigbagbo bi won ti le je alejo sira won tele tele ti bi won ti le je ota papa si ara won tele tele o daju wi pe nigbati eje Jesu Christi ti wenimo ti yi ni pada bi o ba ti we awon wonyi mo ti o si ti yi won pada o daju wi pe won ki se ota mo won ki se alejo si ara won mo sugbon won je ara ninu Oluwa nitori wi pe ati gba okan won la awon ti o ti jina si ara won tele tele yala nipa ibi yala nibi ti won ti jade wa awon ti o je pe boya awon kan wa lati ila orun awon miran wa lati iwo orun nigbati ore ofe ti gba nila nigbati o ba ti wo inu enikokan won ohun ti a ma ri ni wo pe o ma nso won sokan papo nitori be o ye ke a le gbe ninu ife Olorun ati ninu idapo irepo ati isokan awon eniyan mimo isokan je ohun ti o se yebiye o si je ibokun ti o je wi pe awon ti o wa ninu aye yi won ko ri nitori ohun ti a ri ninu aye ni ija ohun ti a ri ninu aye ni isota ohun ti a ri ninu aye ni wi pe a ma ri iyapa laarin aladugbo si aladugbo a ma ri ikosile laarin oko si aya a ma ri wi pe omo papa a di asunta ko ni ni irepo tabi isokan pelu awon obi awon nkan wonyi ni o je ki ibanuje ki o po ninu aye sugbon bi abati di omo Olorun bi abati gba omo alade alaafia lati wa fi okan wa se bogbe ti o si wa ninu okan wa ti o nto wa to nsakoso oro ti a nso irin ti a rin ohun ti a nse ati isesi wa si awon elomiran a o ri we pe isokan ni yo je abayori si iru iriri be ni igbese aye enikokan wa isokan pelu Kristi o ma nfa isokan laarin awon ara loni bi ati nwo oro yi o ye ki a wo kini eredi isokan awon ara kini eredi isokan awon ara ara ninu Oluwa ki lo si ma nfa eni ikeji ki lo ma nfa iyapa isota laarin awon ti won jo n gbe papo tabi ki a ko so wi pe laarin awa ti a je omo Olorun iketa kini awon ibukun ti o ro mo isokan laarin wa ikini ki a wo idi tabi awon eredi fun isokan awon onigbagbo ki a wo orin Dafidi nibi ti a ti ka ori keta le ni adoje okan eta eta ke wo ese ikini kiyesi o ti dara o si ti dun to fun awon ara lati ma jumo gbe ni irepo bi Dafidi bi o ti ri awon eniyan Olorun ti o ri wi pe won wa ni isokan papo ti o si mo awon ere ti yo ba awon ti won wa ni irepo ati isokan o wo won bayi o ni o ti dara to o si ti dun to fun awon ara lati ma jimo gbe ni irepo je kin se alaye fun o ki o le mo eredi ti dafidi ti o pi so bayi nitori awon ti o ti ka bibeli daadara ti won si loye bi bibeli ti ri won je ke amo we pe dafidi lo ko orin yi ti anka loni se o mo we pe dafidi o mo itan awon omo israeli itan omo israeli o be lati odo abrahamu se o ranti we pe ninu idile abrahamu papa aini isokan o farahan se o ranti we pe agai ati sarai won ni wahala aini isokan o farahan se o ranti we pe abrahamu ati loti papa aini isokan o tun farahan ki se be nikan nigba ti won ti tedo si ile Egypt ti a si so fun Mose we pe ki o da won sile se o ranti we pe nigba ti awon mo Israeli meji ti won ja ni Mose so we pe se bi ara niyin e se ti e fi nja nihin ni a tori gbolohun ti okunrin yi ti o pe si Mose e tun so fun wa we pe won aiwa bi Olorun ati aini isokan o farahan ki se be nikan nigba ti Mose tun pada wa lati ibi Midiani ti o ti sa lo ti o wa lati da won sile lati tun won sile gba to se atun won sile bi o ba wo irin ajo won ninu aginju o ri wi pe opolopo igba ni ikunsinu man jade wa opolopo igba ni aini isokan ni o man farahan ki se be nikan bi won ti tedo si ile Kenani gba to ya won be si ni yan oba gba ti won yan Saul oba akoko ari awon kan ti won pe ni omo Beliali won ni awon ogba ki iru eni bayi ki o joba gba to ya ari wo pe oba Saul o papoda awanyan Dafidi gba ti akoko yan Dafidi o to iwon bi odun meje abo ti o je wi pe awon kan won gba Dafidi awon kan won ko gba Dafidi sugbon gba to wa ya ni ari wi pe Olorun mi si gbogbo won patapata ni ari pe ati eya ikini ikeji iketa gbogbo awon eya mejila ni won po nsokan papo ti won gba Dafidi o wa je ki tesiwaju ki o wa fun ijoba Dafidi ni ni Dafidi wa so wi pe ah o ti dara to iba se wi pe irepo idapo ati isokan yi o ti wa tele tele ohun ti iba se se fun wa lati gbe se itesiwaju ti enikokan wa iba ti ni ati awon ere ti enikokan iba ti je anfani re o ni o ti dara to o si ti dun to fun awon ara lati ma jimo gbe ni irepo bi a ba so pe ohun kan dara o se se ki ohun na ki o ma dun je ki n se apere fun o bi omo ba n se aisan bi a ba so wipe ah omo yi ihoro agbemi ti a fe fun o yi o dara o nitori wipe yo je ki ara re le ni kiakia omo o se se ki omo ki o da lohun pe eh o se se o dara sugbon ko dun o ma n ba ni lenu je se o mo wipe ooto ni omo yi n so ohun yi dara sugbon ko dun o tun se se ni ona miran ki a ri wipe omo yi o n je awon nkan aladun a si ri pe awon nkan aladun ti omo yi n je o ma n beyin je o ma n ba nkan je ninu ago ara a wa n so fun omo yi pe ah ki lo n je ohun to n je o dara eh o ni toto ni o dara sugbon o dun nkan ti mo n so fun ni pe o se se ki awon nkan kan dara sugbon ki won ki o ma dun o si se se ki nkan kan ki o dun sugbon ki o ma dara sugbon Dafidi n so pe eyi ti a n so nipa re loni irepo idapo awon eniyan mimo ki se wipe o dara nikan soso o tun dun bakan na o ni kiye si o ti dara to bi a ba so pe nkan dara bi a ba so pe o ti dara to eyi je wipe o dara to je pe ko si ibi kan ti a le ri ninu re o si ti dun to fun awon ara lati ma jumo gbe ni irepo bi a o ti e ka nkan miran eyi ti a ka yi mo ro wipe o ye ki o to awon baba wa ma n so fun wa wipe aboro to fun omoluabi ni aya ati oko bi a ba ro nkan yi ki a so wipe o ti dara to o si ti dun to fun oko ati aya lati ma jumo gbe ni irepo ki enikeni ki o ma ri aarin won a le so wipe o ti dara to o si ti dun to fun ebi oko aya ati awon omo fun ebi lati ma jumo gbe ni repo ki enikeni ki o ma ri arin won a le so ninu ijo wi pe o ti dara to o si ti dun to fun awon ara ninu oluwa awa ti a wa ninu ijo awa ti a je omo olorun o ti dara to o si ti dun to ki a jo ma gbe ni repo ki a jo ma gbe ni isokan ki enikeni ki o ma ri arin wa ki esu ki o ma le ri arin wa ki awon emi okunkun ki won ki o ma le ri arin wa sugbon o se ni laanu awon eniyan won ko mo we pe ohun ti a soro nipa re yi wi pe o dara popo o si dun popo iba se pe won ni oye iba se pe ati la won loju iba se pe won je ki emi olorun ki o ba won soro o mo we pe ohun ti a ni lati se ti a ni lati la kaka fun ohun ti a ni lati se a pon ohun gbogbo ti a le se ki a se ni wi pe ki a wa ni irepo ki a si wa ni isokan je ki ti e bi o le re kan awon wo ni David nso wi pe yo wa ni isokan tabi irepo o ni awon ara awon wo ni a npe ni ara awa ti agbo ede yoruba bi aba so wi pe ara ile mi ti ki ba se wi pe a nlo ede yi ni agalamasa bi ki ba se wi pe a npi sefe wi pe ara ile e o tun ti de o bi ki ba se be bi o ba je pe ni toto ni a so pe ara ile mi o je wi pe eni ti a ni isokan papo nitori boya jade lati inu iya kan na boya ari wi pe eje kan na ni o wa ninu ara wa tabi ni ede wa wi pe ori la oju e ni o mo wi pe omo lagbaja ni emi na ro be wi pe ara ile ni eni ti a pe ni ara ni ninu oluwa ni eni ti a ti fi eje Jesu Kristi so di omo olorun eni ti o wa ninu ese tele tele eni ti o gbe ninu ese tele tele sugbon ti o ti ba Jesu pade ti o ti ronu ku ada ti o ti gba Jesu Kristi gbo gege bi oluwa ati olugbala iru eni be o ti di ara ninu oluwa nitori o ti di ibatan fun Jesu Kristi ye ki a wo Matthew ori kejila lati ese ikejidini adota ese ikejidini adota sugbon o dahun o si wi fun eni ti o so fun pe tani iya mi ati tani awon arakunrin mi o si na owo re si awon omo ehin re o wi pe ewo iya mi ati awon arakunrin mi e ni awon ara ninu oluwa o awon ti o ti gba Jesu Kristi gbo awon ti o ti di omo leyin Jesu Kristi nitori enikeni ti o ba nse ife baba mi ti nbe le orun ohun na li arakunrin mi ati arabinrin mi ati iya mi awon wonyi ni molebi.

Kristi gbọ́, ọmọ bíbí Ọlọ́run kan ṣoṣo. Kò gba Jésù Kristi gbọ́, ọ̀dọ́ àgùntàn Ọlọ́run tí ó kó ẹ̀ṣẹ̀ aráyé lọ. Kò gba Jésù Kristi gbọ́, ẹni tí Ọlọ́run sọ nípa rẹ̀ wípé wò ó, ẹni tí inú mi dùn sí gidigidi. Ẹni tí ò gba Jésù Kristi gbọ́, ẹni tí a ò tí fi ẹ̀jẹ̀ Jésù Kristi wẹ̀, ẹni tí a ò tí sọ dọmọ Ọlọ́run nípa ẹ̀jẹ̀ Jésù Kristi, ẹ̀jẹ̀ tutù, irú ẹni bẹ́ẹ̀ kò ṣe ìfẹ́ Ọlọ́run, ṣùgbọ́n ẹni tí ó tún bá níwájú Jésù, ẹni tí ó wólẹ̀ fún Jésù, ẹni tí ó kọ ẹ̀ṣẹ̀ sílẹ̀, ẹni tí ó kọ ìbọ̀rìṣà sílẹ̀, ẹni tí ó kọ àwọn nǹkan ayé wọ̀nyí tí ó kọ wọn sílẹ̀, tí ó rọ̀ mọ́ Jésù Kristi gẹ́gẹ́ bí Olúwa, gẹ́gẹ́ bí Olùgbàlà, gẹ́gẹ́ bí Olùdánisílẹ̀ kúrò nínú ẹ̀ṣẹ̀, irú ẹni bẹ́ẹ̀ ni a ń sọ pé ó ń ṣe ìfẹ́ Ọlọ́run. Irú ẹni bẹ́ẹ̀ pàápàá ariwo pé àwọn ọ̀rọ̀ tí Jésù Kristi sọ nípa bí ó ṣe yẹ kí a gbé papọ̀, bí ó ṣe yẹ kí a jẹun, ohun tí ó yẹ kí a ṣe, ibi tí ó yẹ kí a lọ, àwọn ìwéèwé, àwọn nǹkan tí ó ti sọ sílẹ̀ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ wípé ó yẹ kí àwọn ọmọ ẹ̀yìn kí wọn kí ó máa ṣe, irú ẹni tí ó bá ń ṣe nǹkan bẹ́ẹ̀ ò ní àsọ wípé ó ń ṣe ìfẹ́ bàbá mi tí ń bẹ lé ọ̀run. Ó ní àwọn wọ̀nyí lé arákùnrin mi àti arábìnrin mi. Jẹ́ kí n sọ, jẹ́ kí n tún láyé ọ dáadáa nínú Kọ́rìntì kejì, Kọ́rìntì kejì orí kẹfà ẹsẹ̀ ìkẹtàdínlógún. Nítorí náà ẹ jáde kúrò láàrin wọn, kẹ ẹ sì ya ara yín sọ́tọ̀ lé Olúwa wí, kẹ ẹ má sì ṣe fi ọwọ́ kan ohun àìmọ́, èmi ó sì gbà yín, èmi ó sì jẹ́ bàbá fún yín, ẹ̀yin ó sì máa jẹ́ ọmọkùnrin mi àti ọmọbìnrin mi lé Olúwa. Olódùmarè wí àwọn wọ̀nyí ni ará nínú Olúwa o. Àwọn tí ó ti kọ ẹ̀ṣẹ̀ sílẹ̀, àwọn tí ó ti bọ́ Ọlọ́run dọ́rẹ̀ẹ́ nípa kíkọ ẹ̀ṣẹ̀ wọn sílẹ̀, àwọn tí a ti fi ẹ̀jẹ̀ Jésù Kristi wẹ̀nu, àwọn tí a ti gba, àwọn tí a ti gbà wọ́n là, àwọn tí a ti kọrúkọ wọn ní ìwé ìyè Lọ́run, àwọn wọ̀nyí ni ará. Ṣe rántí ohun tí a kà ní àkọ́kọ́, ó ní ó ti dára tó, ó sì ti dùn tó fún àwọn ará. Èyí ni àwọn tí ó ti bá Jésù Kristi pàdé, àwọn ará nínú Olúwa, láti wà ní ìrẹ́pọ̀, láti wà ní ìṣọ̀kan. Ní inú ìjọ wa níhìn-ín ni a ti máa ń tẹ̀mọ́ wa létí wípé bí a bá ti di ọmọ Ọlọ́run, wípé a kì í tún máa ní ìyapa láàrin ara wa. Kẹ́ a máa sọ wípé lágbájá Ibo ni o, nítorí bẹ́ẹ̀ mi ò lè bá Ibo ṣe. Tàbí kẹ́ a máa sọ pé lágbájá Hausa ni o, mọ̀ òkè òkun ló dàgbà sí. Bó o bá bá irú ẹni bẹ́ẹ̀ ṣe nǹkan, o ti mọ̀ wípé ìwọ náà ẹni tọwọ́ egun ju tiẹ̀ lọ, ẹni tí ṣíbí ẹ̀ tó gùn ju tiẹ̀ lọ. Lẹ́jọ́ mu gàrí nínú àwo kan náà, ó parí fún ẹ. A kì í gba àwọn ènìyàn láàyè nínú ìjọ wa níhìn-ín láti máa lo irú èdè bẹ́ẹ̀. Nítorí kíni? Nítorí wípé kò ṣe nǹkan kan, kò jámọ̀ nǹkan kan. Ìbáàjẹ́ ìlà oòrùn tàbí ìwọ oòrùn tàbí gúúsù tàbí àríwá ni ẹnikẹ́ni ti wá. Bí a bá ti di ọmọ Ọlọ́run, adìẹ bí nínú Ọlọ́run. Nínú Gálátíà orí kẹta, Gálátíà orí kẹta ẹsẹ̀ ìkejìdínlọ́gbọ̀n. Kò lè sí Júù tàbí Eléni, ẹ̀rú tàbí òmìnira, ọkùnrin tàbí obìnrin, nítorí pé ọ̀kan ni gbogbo yín jẹ́ nínú Kristi Jésù. A sọ fún wa wípé ìbáàjẹ́ Júù tàbí Eléni, àwọn wọ̀nyí ni wọ́n wà ní àkókò ti Pọ́ọ̀lù. Èyí ni ó fi ń kọ sí wọn wípé bí a bá rí ẹnìkan nínú ìjọ tí ó jẹ́ Júù, bí a bá rí ẹnìkan nínú ìjọ tí ó jẹ́ Eléni, bí a bá rí ẹnìkan nínú ìjọ tí ó ti àríwá tàbí gúúsù tàbí òkè òkun tí ó wá láti ibẹ̀, kí a má ṣe máa dá ẹnikẹ́ni yà sọ́tọ̀. Kí a mọ̀ wípé kò sí Júù tàbí Eléni, ẹ̀rú tàbí òmìnira. Kí a rò wípé lágbájá àwọn púrúǹtì ni, ṣùgbọ́n èmi ẹni tó gbajúmọ̀ lèmi, nítorí bẹ́ẹ̀ mi ò ní nǹkan kan ṣe pẹ̀lú lágbájá. Ó ní kí a má tún máa lo irú èdè bẹ́ẹ̀. Bí a bá ti di ọmọ Ọlọ́run, ó ní kí a má sì fi ìyàtọ̀ sí ọkùnrin tàbí obìnrin. Àwọn ẹlòmíràn ó máa ń ṣe ni lánàá, ó sì máa ń yà wá lẹ́nu. Bí ó bá ṣe é ṣe bóyá wọ́n rí obìnrin kan ni ó ń ṣe ìfilọ̀, wọ́n máa sùn. Bí ó bá tọ́ wọn, a ní fèmí sílẹ̀, ṣe bí obìnrin ló ń sọ̀rọ̀? Nínú ìgbàgbọ́ a kì í sọ bẹ́ẹ̀. Nínú ilé ìsìn tí a ti mọ Ọlọ́run, nínú ìjọ tí a ti gbé Bíbélì lárugẹ, tí a ti mọ̀ wípé Bíbélì ni ó ń ṣàkóso wa, àkóso ọ̀rọ̀ ẹnu wa, àkóso ìṣe wa, ohun gbogbo tí a ń ṣe, wípé Bíbélì ni ó ń tọpasẹ̀ wa, a kì í sọrú ọ̀rọ̀ bẹ́ẹ̀. Nítorí ó ní kò sí ọkùnrin tàbí obìnrin o. Ó ní yálà o ti bí wá ni, o bí o ti tàn wá ni, ó ní gbogbo yín ẹ̀jẹ̀ ara nínú Olúwa. Èyí ni ó fi yẹ kí ìṣọ̀kan kí ó wà láàrin wa. O Kọ́rìntì kìíní orí kìíní ẹsẹ̀ ìkẹwàá, Kọ́rìntì kìíní orí kìíní ẹsẹ̀ ìkẹwàá. Mo sì bẹ̀yìn ara, àwọn ará ló ń bá

0: sọ̀rọ̀ kò ṣeé ṣe fún àwọn tí ò mọ olúwa àwọn tí wọn kì í ṣe ánú olúwa kò ṣeé ṣe fún wọn láti wà ní ìrẹ́pọ̀ kò ṣeé ṣe fún wọn láti wà ní ìṣọ̀kan ó ní mo bẹ̀ yín ará lé orúkọ olúwa olúwa wa jésù kristi kí gbogbo yín máa sọ̀rọ̀ ohun kan náà fiyèsí dáradára kí gbogbo yín máa sọ̀rọ̀ ohun kan náà a dúpẹ́ lọ́wọ́ ọlọ́run wípé nínú ìjọ wa ní ìjọ jẹ́mọ̀ àti ó wà nínú ìjọ yorùbá àti ó wà nínú ìjọ ti àwọn elédè gẹ̀ẹ́sì ohun kan náà la máa ń sọ bí o bá jẹ́ ẹni tí ó ti fiyèsí dáradára ó rí wípé bí a bá fẹ́ kọ ẹ̀kọ́ bíbélì ní ọjọ́ ajé èyí tí a ń sọ ní èdè gẹ̀ẹ́sì èyí náà ohun kan náà la ń sọ ní èdè yorùbá bí o bá wá ní ti ọjọ́bọ̀ tí ó jẹ́ ọjọ́ ìsọjí àti iṣẹ́ ìyanu ṣọ́mọ̀ ohun kan náà la máa ń sọ kì í ṣe wípé kí á fún àwọn ti elédè gẹ̀ẹ́sì ní ẹ̀kọ́ kan kí á fún àwọn elédè yorùbá ní ẹ̀kọ́ mìíràn ẹ̀kọ́ kan náà ni gbogbo wa ni à ń gbé yẹ̀wò bí ó tilẹ̀ jẹ́ wípé a ti pín ara wa ní ẹlẹ́kùnjẹkùn ó rí wípé láti ẹkùn kan sí òmíràn ohun kan náà la ń kọ́ ni kì í ṣe wípé kí a máa kó àwọn kan ní ẹkùn ti ìsàlẹ̀ kí a kọ́ wọn ní nǹkan kan kí a tún kọ́ àwọn ẹkùn mìíràn ní òkè kan níbì kan kí a tún kọ́ wọn ní nǹkan mìíràn ó ní kí gbogbo wa kí a máa sọ̀rọ̀ ohun kan náà ẹ̀kọ́ kan náà ni o bíbélì kan náà ni ọ̀rọ̀ kan náà la ń sọ kì í ṣe wípé ìgbà tí èmi ìgbà tí mo wá sí bípà mi ò bá yẹn wá gbogbo wa ìkan náà la mú mẹ́nu ìkan náà la ń sọ ó ní kí èyí apá kí ó má ṣe sí nínú yín ṣùgbọ́n kí ẹ lè máa kí a lè ṣe yín pé ní inú kan náà àti ìmọ̀ kan náà wò ọ̀rọ̀ kan náà inú kan náà ìmọ̀ kan náà ẹ̀kọ́ kan náà ni gbogbo wa ni à ń gbé yẹ̀wò ni a jókòó tì èyí ni ìṣọ̀kan tòótọ́ láàrin àwa láàrin ará nínú olúwa nítorí wípé a jẹ́ ọmọ ọlọ́run a kò jẹ́ kí èyí apá kí ó wà ṣùgbọ́n sọ fún mi kí ló máa ń fa ìyapa láàrin àwọn ẹlòmíràn ó yẹ kí a fiyèsí àwọn nǹkan wọ̀nyí dáradára kí a kọ́kọ́ wò ó bóyá a rí arábìnrin àbí arábìnrin wọ́n jẹ́ méjì wọn ò tí ì lọ́kọ wọ́n jẹ́ omidan wọ́n jọ ń gbé nínú ilé kan náà a rí wípé gbọ́nmi sí omi ò tó ó máa ń ṣẹlẹ̀ láàrin wọn ní ìgbàkúùgbà kí ló máa ń fa irú nǹkan bẹ́ẹ̀ tàbí ó jẹ́ wípé arákùnrin kan àti arákùnrin mìíràn ni wọ́n jọ da òwò papọ̀ ìwọ ń ṣe iṣẹ́ gbẹ́nàgbẹ́nà èmi náà ń ṣe iṣẹ́ gbẹ́nàgbẹ́nà gbà tí a jọ wà lọ́tọ̀ọ̀tọ̀ a rí wípé àwọn iṣẹ́ kò lọ kò jágara kò lọ déédé a wá sọ wípé gbà tó a jọ jí arákùnrin kan náà tó sì jẹ́ wípé iṣẹ́ kan náà la jọ ń ṣe a ò ṣe dọwọ́ bo iṣẹ́ yìí papọ̀ ká pa òwò wa papọ̀ gbà tí a jọ papọ̀ kí ló dé tó jẹ́ wípé ojoojúmọ́ ṣá ni wọ́n máa ń parí ìjà fún wa wípé lágbájá tún ti dé ó tún ti kó iṣẹ́ dé mi ò mọ̀ pé báyìí ló máa rí kí ló dé tó jẹ́ àwa tá a jẹ arákùnrin kan náà bó jẹ́ aránṣọ papọ̀ ni tàbí ò lágbára láti gba ṣọ́ọ̀bù tiẹ̀ lọ́tọ̀ tìbí náà ò sì lágbára láti gba ilé ìtajà tirẹ̀ lọ́tọ̀ a sọ wípé kájọ gba ilé ìtajà yìí ìbádẹ̀wá lọ́rùn tá a bá ṣe bẹ́ẹ̀ nítorí bẹ́ẹ̀ kájọ jókòó síbẹ̀ nǹkan tí wọ́n bá ní kó máa tà á nǹkan tí mi náà bá ní kí n máa tà á a wá rí wípé èdè wa ò yíra ó dàbí ẹni pé ọ̀nà wa àpapọ̀ a sì sọ wípé a ti mọ jésù a ti bá jésù pàdé tàbí kí a kúrò ní ti ìṣòwò kí a kúrò ní ti ọkùnrin sí ọkùnrin tí wọ́n jọ ń gbélé obìnrin sí obìnrin tí wọ́n jọ ń gbélé kí a sọ ti ọkọ àti aya kí ló dé tí a sọ wípé ìwọ ní jésù èmi náà ní jésù ọkọ ní jésù ìyàwó ní jésù ṣùgbọ́n ìrẹ́pọ̀ ìṣọ̀kan kò sí nínú ilé gbúngbùngbùn ni bí tibítí ń lọ ẹ káàárọ̀ kí ló dé ẹ jíire ni mo jíire ọmọ ọlọ́run ojoojúmọ́ ló ń jíire kí ló dé ṣé o rí pé mi ò jíire ní ojú mi ni àbí orí ìbànújẹ́ lójú mi ni báwo la ṣe ń sọ̀rọ̀ sí àwa bẹ́ẹ̀ àwa tí a jẹ ọmọ ọlọ́run kí ni dé tí àlàáfíà àti ìfẹ́ àti ìrẹ́pọ̀ àti ìṣọ̀kan kí ló dé tí ò sí láàrin wa tàbí nínú ìjọ kí a rí wípé àwa tí a ti di ọmọ ọlọ́run ìgbà mìíràn tí n bá ń káàkiri gbà mo lọ láti inú ìjọ kan sí ìjọ mìíràn mo sì rí arábìnrin kan ó ń lọ mo sì béè lọ́wọ́ adarí ẹkùn pé arábìnrin tó ń lọ ni ó ti tó ọdún méje mẹ́jọ tí ó ti dénú ìjọ yìí o si je eni ti aroko ja fafa ni olorun ewo lo nse ninu isin awon onigbagbo se idapoje lo wa ni ah won ni o pe ta tin ba soro sugbon ede ti e oye wa ede wa na ko ye nitori be se lo dara iya soto ki be ni keni joko ki be ni keni soro ki be ni keni wewe onkohun nitori wipe o ro wipe ohun ni o moju laarin awa ti a wa ni ijo elede yoruba ni ki lo de tori be ki lo ma nfa awon aiso aini isokan tabi iyapa laarin awon onigbagbo je ki a wo won ni kokan ninu Genesis ori keta dini ogoji Genesis ori keta dini ogoji lati ese keta Israeli si fe Joseph ju gbogbo awon omo re lo nitori ti se omo ogbo re o si da ewu alarabara aso fun nigbati awon arakunrin re ri pe baba won fe ju gbogbo awon arakunrin re lo won korira re won ko si le soro si ile alaafia nihi ni a ri idile jo idile Jacobu awon omo re mejejila ni a ri wipe won ni wahala ohun ti o si pa wahala yi ni oju saju ti o wa laarin Jacobu baba ati Joseph ikan ninu awon omo ni ki se nitooto ni Joseph je eni ti eni rere nitooto ni Joseph la ri wipe eni ti o je bi eni ta le pe ni omo Olorun to ni iwa rere ti ko darapo pelu iwa buburu awon omo toku sugbon ki se nitori eyi ni Jacobu baba re ni o fi ran nkan fun ti o fi yato si awon toku won ni nitori o je omo ogbo re o ma nsele laarin ebi wa nigba miran o sese ki o je wipe enikan o ti ni omo merin gbogbo awon omo merin wonyi ni won je obirin o ti n gbadura o ti n gbawe o ti n gba imoran o ti ka bibeli o ti so gbogbo to le se ti o tona gege bi oro Olorun lati le bi omokunrin gbati o ma bi omo karun ni ori wo pe okunrin ni omo yi inu re ti dun re koja sugbon bi omokunrin yi bi o ti n dagba bi o ba ti lo si ibise bo ba ti de ani lagbaja nko omokunrin e lo n bere yin o wa di pe awon omo birin merin isaju won ja mo nkankan iru eni be a ma fa iyapa ninu ebi re iru eni be a ma fa ikorira laarin awon omo merin akoko ati awon ati omokunrin yi bi o ba ti n jeun awon omo marun won ti jeun o bi ohun ti n jeun a tun pe omokunrin yi ani wa joko ti mi nbi a tun jeran a po si lenu ani nitori be ma so fawon to ku o sugbon mo feran re iwo nikan ni iwo ni arole mi iwo ni okunrin gba omo iya tun lo so fawon to ku ani nitoto ni won dagba ju ohun lo sugbon ohun lo laju won lo nitori pe ohun ni arole baba ni en to ba nse be o fe fa iyapa ninu ebi tabi o sese ki o je pe iya fe ba omokunrin ah ma fo okan o ma fo okan mo mo awe ti mo gba mo mo adura ti mo gba kin to bi omokunrin yen enikeni to afe na lo lo awon omobirin to je to mutele e nitori be eyi okunrin o gbodo fo ohunkohun to ba se je kin de ko so fun mi iru omo be a ma n ba iru omo be je ni ki se be nikan o ma n fa iyapa ninu ebi je kin tun se apejuwe miran fun o sese boya omokunrin kan o sese gbeyawo mama mama ati e o wa joko ti ninu ile bi o ba ti n bo lati ibi ise ani mama nko iyawo a ni ohun tóun ti ẹ wa pàdé ẹ lójú ọna ohun tóun bomi fún ẹ pé kó mu omi gbà tó ṣe ẹdí láti ibi iṣẹ o ti ẹ kí òun mama ló ń bèrè ṣé o fẹ́ràn mama jù mí lọ ni mama mi ni o mama mi ni o mi ò jẹ́ gbàgbé mama nítorí pé oṣù mẹ́sàn-án ló fi gbé mi gbà tó mọ̀ pé ò jẹ́ gbàgbé mama o ṣe fẹ́ mi sílé irú nǹkan bẹ́ẹ̀ ó máa ń fa ìyapa nínú ẹbí ni nítorí bẹ́ẹ̀ ò yẹ kí a ṣọra kí a rí wípé ojúsàájú kan kò sí kí a sì rí wípé a kò gba ohunkóhun láyè láti fa ìyapa wọ inú ẹbí wa kí a máa fi ìfẹ́ hàn kí a jẹ́ kí ìrẹ́pọ̀ àti ìdàpọ̀ àti ìfẹ́ kí ó wà nínú ẹbí wo ìwé òwe orí kẹrìndínlógún ẹsẹ̀ ìkejìdínlọ́gbọ̀n aláyídáyídá ènìyàn dá ìjà sílẹ̀ asọ̀rọ̀ kẹlẹ́ ya àwọn ọ̀rẹ́ ní ipa bí a bá rí wípé ẹnìkan wà ni inu ile wa ti o je wipe bi oko ba ti lo sibi ise eni yi o si pe ara re ni omo olorun bi oko ba ti de ani kabo eti e melo meji ni ki lo fi n gbo oro bi o ba mo nkan ti yawo re ma nse ati nkan to ma nso ati gbogbo iregbe to ma wi ngba to ba sin le han wa ri pe obirin yi ki se eyan rere o gbogbo nkan won yi ni wo gbin sinu o mo wi pe a fi oro kele banije tabi a soro kele o ma pin ya iyawo ati oko ni o se so wi pe menu e menu mi o fe se oluso abi adena abi olopa fun iyawo mi o si sese ki o je wi pe boya okunrin kan ninu ile o n ba oko re sese ni ibi ise kan na o wa so fun wi pe eti e melo bi o ba mo nkan ti oko re nse ni bi ise o ni awon oju mi nita o bo ba gbekele okunrin ti o so pe dipa dipa dipa lo n lo wi pe ko se gbekele o nitori pe ni ojojumo obirin kan wa ni bi ise wa o ma jo jeun lori tabile kan na abi be ni abi be ko bi o ba n gba iru nkan beyen laye ti o so fun wi pe mi o fi e se olopa akoda fun oko mi panu re mo bi o ba se be iru eni yi yo pin iwa ti oko re yo pin yin niya oni nitori a soro keleya awon ore nipa nitori be o ye ki a soro ki a ma gba awon asoro kele afi oro kele banije ki a ma gba won laye lati ma soro oko lati ma soro iyawo wa bakan na ninu ijo boya enikan ohun ti e ki ri ohun rere nipa enikeni ojojumo sa ani adari mo fe ri yin o adari se gbagbe mo fe ri yin o bo ba si be lowo arabirin pe ki le ti e ri adari fun lojojumo ti kuteye lo nso bo gbo ti bi ko ti mo boya nkan to ngbo ojo otito ni abi ko je otito ni ani mo tun ti gbe mi ide o mo tun gbo pe lagbaja ile lagbaja lo nsun mo tun ti gbo lagbaja ni ago mokanla oru ana lo to kuro ni ile temedu ojojumo sa lo nri nkan so se e o ki duro si le ti e abi o ki gbadura abi o ki ka bibeli abi emi olorun ki gun e ni kese wi pe ki o fi enu menu pe eyi ni na to nitori be o ye ki a mo wi pe iru awon ti o n gbo teku so pe ye awon to ma n dale onileru ni awon to ma n fa iyapa laarin awon eniyan mimo awon omo olorun ni ye ki a wo iwe owe ori ketadinlogun ese ikesan iwe owe ori ketadinlogun ese ikesan eni ti o bo ese mole o wa ife ṣùgbọ́n ẹni tí ó tún ọ̀ràn kú sílẹ̀ ó ya ọ̀rẹ́ nípa ohun tí a ń sọ ni wípé bóyá nǹkan kan ṣẹlẹ̀ láàrin ọkọ àti aya ọmọ kan sì ń bá wa gbénu ilé ọmọ tó ń bá wa gbénu ilé yìí ó jẹ́ ọmọ tó lọ́jọ́ lórí ó jẹ́ ọmọ tí ó gbọ́n díẹ̀ ó sì mọ kí ló ti ń ṣẹlẹ̀ láàrin ọkọ àti aya bí ọkọ bá tilẹ̀ fẹ́ gbàgbé àwọn nǹkan tá a ti bọ̀ mọ́lẹ̀ àwọn nǹkan tá a ti dáríjì láàrin ọkọ àti aya gbàtí bóyá ń sọ̀rọ̀ míì ni ọmọ ìyá kan tó fa nǹkan ìjáde ni a tún sọ wípé nísìn ó wá ń ṣe bẹ́ni pé ó fẹ́ràn ọkọ nísìn ó wá ń ṣe bẹ́ni pé ó ń wá ń jẹ nísìn ó wá ń ṣe bẹ́ni pé ó ṣe féfé èyí tó ṣe lọ́sẹ̀ tó kọjá ńkọ́ bọ́ǹtì ẹ̀ ti parí ẹ̀ ṣùgbọ́n ó rántí èèyàn burúkú ni ẹ̀kẹ́ àmọ́ ẹ̀ irú ẹni bẹ́ẹ̀ tó tún wú àwọn nǹkan tá a ti bọ̀ mọ́lẹ̀ òkú ọ̀sẹ̀ méjì òkú ọjọ́ mẹ́ẹ̀ẹ́dógún ó tún hu jáde irú ẹni bẹ́ẹ̀ ó máa ń dá ìjà sílẹ̀ ni irú ẹni bẹ́ẹ̀ ó máa ń ya ọ̀rẹ́ nípa tàbí bóyá inú gbogbo a ti ń dùn bóyá ẹnìkan jẹ́ apẹ̀yìndà tẹ́lẹ̀tẹ́lẹ̀ ó ti padà wá sínú ìjọ inú gbogbo wa ń dùn à ń yọ̀ à ń sọ pé a ti ẹ̀dúpẹ́ lọ́wọ́ ọlọ́run arákùnrin lágbájá wípé ìyapa èdè àìyedè ó bẹ́ sílẹ̀ láàrin wọn nǹkan tí ó sì mú kí ìyapa àti èdè àìyedè yìí bẹ́ sílẹ̀ ni wípé wọ́n jẹ́ àwọn tí ó máa ń sọ wípé bí kò bá dìgbà tí paul wàásù àwọn ò ní ṣe nǹkan tó yẹ kí wọ́n kí ó ṣe àwọn ẹlòmíràn á sì sọ wípé èmi ò tiẹ̀ gbádùn ìwàásù paul o ṣùgbọ́n apollo olóhùn iyọ̀ òun ni mo gbádùn rẹ̀ ọjọ́ tó bá ti bọ́ sí orí àga ìwàásù tó bá ti jẹ́ apollo ló ń sọ̀rọ̀ ni bó wàásù wákàtí kan wákàtí méjì oorun ò jẹ́ wá sójú mi èmi a sì sọ pé àti paul àti apollo kò tiẹ̀ sí èyí tí mo tiẹ̀ fẹ́ gbọ́ nínú wọn ọjọ́ wo làwọn yẹn mọ kristi ṣùgbọ́n pétérù ẹni tí ó jẹ́ wípé ó ti bá jésù wà lórí ọkọ̀ ojú omi
1: o ti rin loju omi o si wa be ngba ti Jesu Christi to so akara marun ateja wewe meji o so di pupo ti a fi bo awon egbe dogun eniyan iyen ni mo le gboro re sugbon awon ton sese dide ni jeta lana wi pe kawon na kan gori aga wasu o se mi o ti eje gbo iru oro awon eniyan be Paul wa nso pon wi pe ki lo de tori be se ki se Jesu Christi ni agbagbo ni bi mo tin so nkan won yo se ki won na ki o ma so wo pe o ma se o iru ijo wo niyan iru ijo awon ara Corinth o mo wi pe bakan na ni ti re nigbati a fi awon adari ekun ti a yan won ti a so wo pe lagbaja ni adari ekun to wa se se o wo pe o ma se o won ri elomi ninu gbogbo ojo o wa di lagbaja we ni temi bi ki ba se wi pe oluso agutan wa agba bi ki ba se wi pe ohun lo wa su ohun lo si beli bi won ti en toka si beli mi okun je si bi beli kini won mo kini won fe so nitori mi o ni fi ti won se sugbon ti oluso agutan agba nikan oni mo le gbo ti e bi o ba je ohun lo wa su won ma wa sugbon ti o ba je awon kekeke awon ipere awon to sese di onigbagbo tabi to sese di adari ni ijeta ni jerin mi o ti e ni gbo ti won iru ede be o ma npa iyapa ninu ijo tabi boya o fe ki won ki o gbadura fun ni o di gba tin ba ri olu shagutan o di gba olu shagutan wo won di nisin pa won ba di gba bi ba ku mo ku sugbon bi n ba ri olu shagutan ko gbadura fun mi elomi o le gbadura fun mi ki lo de ta nse be se ki ise oruko jesu ni gbugbu a fi n gbadura ni ati olu shagutan ati adari ninu ekun ati adari idapo ojule baba fe gbadura oruko jesu na ni baba fe gbadura ileri olorun ti a ri ninu bibeli na ni e se ti a fi ape so oluso agutan di olorun ko dara be nitori be ki a ma je ki iyapa ki o wa sinu ijo wa ki a mo wi pe enikeni ti won ba fi sibe enikeni ti olorun ba dari wa wi pe ki o wa nibe gege bi adari o ye ki a gbo ti re nitori awon nkan wonyi ni o ma nfa iyapa laarin awon eniyan olorun mo si gbagbo wi pe bi a o ti gbadura bi a o ti so fun olorun bi a o ti ni ki olorun dari awon asise wa tele tele ki o dari won ti wa ki o si je ki a ma gbe igbe otun ki a ma hu iwa otun ki a ma rin irin otun ki a ma se gege bi omo olorun ki a je ki irepo wa mo gbagbo wi pe ibukun yanturu lopolopo yo wa si igbesi aye wa loruko jesu ki a to mu iwa so wa si opin ati pe ki a to gbadura kini awon ibukun ti o ma so po mo irepo ìṣọ̀kan ìdàpọ̀ láàrin àwọn ènìyàn mímọ́ láàrin àwọn ará nínú olúwa jẹ́ kí a tún padà síbi tí a ti bẹ̀rẹ̀ orin dáfídì orí kẹtàléníàádóje orin dáfídì orí kẹtàléláàádóje láti ẹsẹ̀ kẹta láti ń kà á nísinsìnyí bí ìrì amóni tí ó sàn sórí òkè síóni nítorí níbẹ̀ ni olúwa gbé pàṣẹ ìbùkún àní iyè láéláé ohun tí olórin dáfídì ń sọ fún wa níhìn ni wọ́n pé bí a bá ní ìṣọ̀kan bí a bá wà ní ìrẹ́pọ̀ ọkùnrin sí ọkùnrin obìnrin sí obìnrin ọkọ sí aya àwọn òbí sí àwọn ọmọ àwọn ará nínú olúwa adarí sí àwọn ọmọ ìjọ àwọn ọmọ ìjọ sí àwọn adarí gẹ́gẹ́ bí àwọn ẹ̀yà ara ti wà nínú ara bí a ṣe jẹ́ ẹ̀yà ara Kristi gbogbo wa kí a wà ní ìṣọ̀kan ó ní bí a bá wà ní ìṣọ̀kan ó ní inú dídùn yóò wà bí a bá wà ní ìṣọ̀kan ayọ̀ olúwa yóò máa jọba ní ìgbésí ayé wa bí a bá wà ní ìṣọ̀kan a ó rí wípé bá a ti ń kúnlẹ̀ bá a ti ń gbàdúrà bẹ́ẹ̀ ni olúwa ń gbọ́ nítorí wípé ọlọ́run ní inú dídùn púpọ̀ púpọ̀ sí ìṣọ̀kan ìrẹ́pọ̀ ní láàrin àwọn ènìyàn mímọ́ ṣé o mọ̀ jésù pàápàá ti sọ fún wa ó ní bí àwa méjì ẹni méjì bí a bá fohùn ṣọ̀kan papọ̀ ká a béèrè ohun kan nínú ayé yìí wípé òun yóò ṣe é fún wa nítorí bẹ́ẹ̀ ìyapa ni ó máa ń fa kí a má tètè dáhùn àdúrà wa bí a bá ní ìṣọ̀kan a ó rí wípé àwọn ìlérí ọlọ́run yóò máa jẹ́ bẹ́ẹ̀ ni fún wa bí a bá ní ìṣọ̀kan ní ìgbésí ayé wa láàrin ẹbí wa pẹ̀lú àwọn ará nínú olúwa a ó rí wípé ìbísí ọlọ́run a ó rí wípé ìbùkún ọlọ́run a ó rí wípé ọ̀wàrà òjò ìbùkún láti òkè wá yóò máa wà fún ẹnì kọ̀ọ̀kan wa ò ṣe dìde dúró kó sọ fún ọlọ́run ò ṣe sọ fún ọlọ́run wípé ó wà ní ìṣọ̀kan pẹ̀lú àwọn ènìyàn mímọ́ má ṣe dúró de àwọn ẹlòmíràn wò àwọn ni wọ́n jẹ̀bi gbogbo ètò kọjá àti gbàgbé ẹ̀ àti bẹ́ẹ̀rì ẹ̀ nítorí bẹ́ẹ̀ gbà tí a ti bẹ́ẹ̀rì gbogbo nǹkan wọ̀nyí ká sọ fún ọlọ́run wípé nísinsìnyí o àfẹ́jẹ̀ ti ọlọ́run àfẹ́ ìdàpọ̀ afẹ́fẹ́, afẹ́ṣọ̀kan, ayọ̀ Ọlọ́run yóò sì máa jẹ́ agbára àti okun wa. Ìdìdúró sọ fún Ọlọ́run, bá Ọlọ́run sọ̀rọ̀. Bí o bá tí ní ìgbàlà, sọ fún Ọlọ́run wípé ò ń fẹ́ ìgbàlà. Bí o bá tí ní ìsọdi mímọ́, ò ṣe sọ fún Ọlọ́run wípé ó ń fẹ́ kí a sọ ọkàn rẹ di mímọ́, kí ìṣọ̀kan pípé kí ó lè wà láàrin ìwọ àti Ọlọ́run, láàrin ìwọ àti àwọn ará pẹ̀lú.
2: This CLM Radio, your spiritual welfare is our concern.
1: Baba, I want to borrow you in this season. Ebe wa ni pe ke ba wa soro. Ke se wa loju emi. Ke awon ibokun ti emi te ti pese sile fun wa. Ke o le je ti wa. E fun wa ni emi igboran ati igbagbo lati gba awon ipese yin fun wa ni oruko Jesu Christ Oluwa wa. Loni ni ati keko ninu wa inu iwe mimo nipa awon eso ti emi. Mo si ro wepe o ye ki atun wo iwe mimo, ki a wo ohun ti iwe mimo so fun wa nipa gbigba emi mimo. Nitori na ohun ti a soro le lori nisinsiyi ni gbigba emi mimo. Je ki n se alaye die fun o nipa wepe a n gba emi mimo. Opolopo ni ohun ti a n gba lowo Olorun. Bi a ba n so nipa igbala, eyi je nipa idariji ese. Bi a ba n so nipa ti iwenumo tabi nipa isodi mimo, eyi je iriri kan ti a ma ni lẹ́yìn ìgbà tí a bá ti ní ìgbàlà. Bí a bá ń sọ nípa wípé a gba ìwòsàn tàbí a gba àwọn ẹ̀bùn mìíràn, àwọn nǹkan wọ̀nyí jẹ́ àwọn ẹ̀bùn láti ọ̀dọ̀ Ọlọ́run. Ìbáṣe ìwòsàn, ìbáṣe ìgbàlà, ìbáṣe ìsọdi mímọ́, ìbáṣe ìtúsílẹ̀ tàbí ìdáǹdè. Ṣùgbọ́n nígbà tí a bá ń sọ wípé kí a gba ẹ̀mí mímọ́, o je ohun ti o tayo, eyi ti a ti n so tele tele. Iru apejuwe ti mo le se fun o ni wipe bi enikan ti o je oga ile ise ti won ti n ta moto, bi o ba fun wa ni moto ayokele kan, o seese ki a gba moto ayokele yi, eyi je wipe a gba ebun. Ṣùgbọ́n bí ẹni tí ó jẹ́ ọ̀gá ilé iṣẹ́ yìí gan, bí ó bá wá tí ó sọ fún wa wípé ó jẹ́ ẹ̀fẹ́ Ọlọ́run wípé kí òun kí ó jẹ́ ọkọ obìnrin yìí tí ó ti gba ẹ̀bùn mọ́tò tẹ́lẹ̀ tẹ́lẹ̀, bí obìnrin yìí bí ó bá gbà tí ó sì gba ọkùnrin yìí láti jẹ́ bí ọkọ rẹ̀, ó gbà á sínú ilé, a ó rí wípé ẹ̀bùn o kò tó olùfúnni ní ẹ̀bùn. Èyí jẹ́ wípé ẹni tí obìnrin tí ó gbà sí ilé nísinsìnyí gẹ́gẹ́ bí ọkọ, ó jẹ́ ènìyàn, ó jẹ́ ọ̀gá ibi iṣẹ́, ó jẹ́ ẹni tí ó ju ohunkóhun tí a lè gbà gẹ́gẹ́ bí ẹ̀bùn lọ. Èyí ni àpẹẹrẹ tí a lè ṣe fún wa wípé ìwòsàn, ìdáǹdè àti àwọn nǹkan mìíràn wọ́n jẹ́ ẹ̀bùn ní tòótọ́, ṣùgbọ́n ẹ̀mí mímọ́ ó jẹ́ ìkẹta nínú mẹ́ta lọ́kan. Ó jẹ́ ẹni tí ó tóbi, ẹni tí ó lágbára, ẹni tí ó ti wà láti ayérayé, tí yóò sì máa wà títí ayérayé. Ẹni tí ó jẹ́ wípé bí a ṣe ń kọ́ ẹ̀kọ́ bíbélì, a rí wípé dọ́gbadọ́gba ni ẹ̀mí mímọ́ yìí pẹ̀lú bàbá àti ọmọ. Òun ni ó máa fún wa ní agbára fún iṣẹ́ ìsìn nínú ìjọ. Òun ni ó sì máa fún wa ní agbára láti ṣe àwọn ohun tí Ọlọ́run lànà sílẹ̀ fún wa nínú ayé. Bí a ti ń gba Kristi gẹ́gẹ́ bí olùgbàlà, bẹ́ẹ̀ ni ó yẹ kí a tún mọ bí a ti gba ẹ̀mí mímọ́ gẹ́gẹ́ bí ẹni tí yóò fún wa ní agbára àti okun láti ṣe àwọn ohun tí Ọlọ́run lànà sílẹ̀ fún wa. Kí a wo Yohánù orí keje ẹsẹ̀ ìkọkàndínlógójì. Yohánù orí keje ese kokandinlogoji sugbon o so eyi ni ti emi ti a o gba o so eyi ni ti emi ti awon ti o gba gbo nbo wa gba nitori a ko ti fi emi mimo fun ni nitori a ko ti se Jesu logo nihin ni a tin so nipa emi mimo wi pe o se dandan o je ohun ti o se pataki ni iriri igbagbo wa wi pe ki a gba emi mimo ninu ise awon aposteli ori kini ese ikejo sugbon eyin o gba agbara nigbati emi mimo ba bale yin eyin o gba agbara nigbati emi mimo ba bale yin oro ti mo fe ki o se ayewo re ni pe ki a gba nkan lowo olorun awon elomiran bi won ba ngbadura won ma so wi pe olorun fun mi ni emi re fun mi ni emi re fun mi ni emi re ohun ti olorun so ni wi pe ohun ti fi emi ohun fun ijo o wa ku si owo enikokan wa lati gbe awon isise ti o ye lati se awon ti ohun ti lana sile ki emi mimo ti ohun ti tu jade sara ijo ki o ba le je ti enikokan ninu wa eni ki awa papa pelu igbagbo ki a ba le gba emi mimo ninu ise awon aposteli ori keji ese ikeji dini ogoji peteru si we fun won pe eronu pe oada ki a se baptisi olukuluku yin le oruko Jesu Kristi fun idariji ese yin eyin o si gba ebun emi mimo eje wi pe olorun yo tu jade sugbon yo je ojuse enikokan wa lati gba sinu aye re bi alejo ba de bi aba fe gba alejo yi sile ohun ti ani lati se ni wi pe ilekun ti atiti ki a si ki a le gba alejo bi aba ri enikan ti a ri wi pe o n gba ile o si n fo ile awon ohun ti o ye ki o se tele tele ti ko se to be si ni mu won se ta ri wi pe o n fo gbogbo ile ile mo ki se be nikan o n pese yara kan sile a bere lowo re wi pe ah ah ki lo de o ma da bi eni wi pe ekun fun ise ni ojo meta yi ah o ni mo fe gba alejo ni o wa so wi pe alejo na ma je eni ti o je pataki ti a tori ti e n gba ile ti a n fo gbogbo ile ti a je ki gbogbo nkan ki o wa ni imototo ah o ni be ni wi pe tori alejo yi o se pataki popo o je alejo ti ko fe idoti eyi ni ni o n fi se gbogbo ile ki o wa ni imototo be na ni o mo wi pe bi a ba n daruko emi mimo eyi ni idakeji emi aimo nitori be o ye ki a mo wi pe bi a ba fe gba emi mimo alejo pataki lati orun wa ni oju angeli lo oju awon eniyan pataki ti o wa ninu aye lo ninu emi mimo yi ni a ri agbara agbara atorun wa ti fun wa ni okun ti so ni di alagbara ti a o le segun gbogbo nkohun to ba doju ko wa nitori be bi a ba fe gba alejo pataki yi ki o wa inu wa ki o ma ba wa gbe ki o ma ba wa jade ki o ma ba wole o ni ohun ti a ni lati se ki a pale mo ki a ba le gba alejo pataki lati orun wa lati inu ise awon aposteli ni mo tun wo ori kokandinlogun ise awon aposteli ori kokandinlogun ese ikeji o si we fun won pe eyin a gba emi mimo na nigbati eyin gbagbo nihin ni a ti ri ti Paul aposteli ti o n bere lowo awon ti o ba pade ni Efeso we pe nje e ti ri emi mimo gba nitori be o ye ki a fiye si ohun ti a n gbe yewo loni ki a le mo bi a se le gba emi mimo ni igbesi aye wa awon eko ti a fe ko yi o je eko ti o se pataki nitori be o ye ki a fara balẹ ki a si teti lele ki a ri won lese lese ki a wo ohun ti o ye ki a se
3: ki a ba le ri emi mimo gba opolopo ni o ni ife ati idunu si ati gba emi mimo o awon ijo kan wa ti a ma npe ni ijo emi o je ede ti a nsilo nitori pe bi a ba nso nipa ijo emi awon ijo ti a ntoka si won yi won ko mo nipa emi mimo to to won ko mo nipa iketa ninu meta lokan won ko mo bi emi mimo bo se ngun wa bo se njoba ni igbese aye enikankan awon ma nfi aye sile fun emi esu won ma nfi aye sile fun emi kemi lati sakoso won lati ma gbe won yile lati ma se ohun ti ko to ninu ile isin sugbon bi a ba nso nipa ijo emi toto o je ijo majemu titun nitori wipe ni ibere pepe ijo yi ni a ri pe won gba emi mimo gbogbo isise won gbogbo igbese won gbogbo isoro won gbogbo isesi won ohun gbogbo ti won se a ntopa won lati owo emi mimo bi won si ti nko bibeli lati Matthew ni titi de ifihan be ni emi mimo dari won majemu lailai papa o je oro ti a ko lati owo emi mimo bi a ba nso nipa ijo emi o je ijo majemu titun sugbon awon ti a ro we pe won je ijo emi won yi won ko mo nipa emi mimo ni toto nitori be je ki a farabale ki a wo lese lese ki a wo ni ikoko de ikoko ki a mo ohun ti olorun fe ki a se ki a ba le ri emi mimo gba so mo we pe bi o ba fe lo si ori ile kan ti o je we pe ile yi ile petesi ni ani ibi iyara ni isale atuni eti ogun oke ju be lo bi a ba fe lo a o lo ategun a o gbe ese ni ikokan bi a tin gbe ese ni ikokan a o lo si oke nibi ti a ba fe lo gbigba emi mimo o je bakan na we pe o ni awon isise ti a ni lati gbe ki a ba le goke nipa ti igbagbo ki a ba le ri emi mimo gba isise kini ni we pe ki a gba Kristi ati igbala lakoko ikeji ki a gba oro Olorun pelu isodi mimo iketa ki a gba emi mimo gbati a se ayewo bibeli ari wi pe awon isise wonyi ni awon omo ehin Jesu Kristi ti akoko awon isise wonyi ni won gbe lakoko won gba Kristi won si gba igbala Olorun ikeji won gba oro Olorun a si so won di mimo iketa won ri ebun emi gba abaptisi won pelu emi mimo ye ki a bere lati isise akoko ninu Johanu ori kini ese ikejila Johanu ori kini ese ikejila sugbon iye awon ti o gba awon le o fi agbara fun lati di omo Olorun ani awon na ti o gba oruko re gbo anso nipa awon ti o gba Jesu gege bi olugbala awon yi ni won mo we pe abi won ninu ese aloyun won ninu ese won si n gbe igbesi aye elese o je igbesi aye ti ko wo Olorun o je igbesi aye ti o le fa idajo Olorun lese sugbon nigba ti won gbo ihinrere wi pe ninu anu Olorun o ti pese igbala fun wa ninu anu Olorun o ti ran Jesu Kristi omo bibi re nikan soso lati dariji wa lati wo ese wa nu lati mu wa ki a le ba Olorun laja lati mu wa wa sodo Olorun ki a le ni idapo ati irepo pelu re awon wonyi ni won gba oro yi nipa rironu po ada ati nipa gbigba Jesu Kristi gbo o wa so fun a wi pe iye awon ti o gba won iba se meji ninu idile kan won iba se mewa ninu agbole kan iye awon ti o gba awon le o fi agbara fun lati di omo Olorun ani awon ti o gba oruko re gbo nitori be isise akoko ki se gbigba emi mimo isise akoko ni wi pe ki a gba Jesu Kristi gege bi Oluwa gege bi Olugbala wa ki a gba etutu ti Jesu Kristi se lori igi agbelebu eyi ni isise akoko fun elese kokan ti o wa sodo Olorun ki o ba le ni idariji ki o ba le ni alaafia pelu Olorun ninu Romu ori karun Romu ori karun ese ikokanla ki si se be nikan sugbon awa nsogo ninu Olorun nipa Oluwa wa Jesu Kristi nipase eni ti awa ti ri ilajagba nisinsiyi nipase eni ti awa ti ri ilajagba nisinsiyi ohun ti an so nihin ni we pe elese kokan o je ota Olorun tele tele eni an so fun wa ninu oro Olorun wi pe nigba ti awa je elese nigba yi gan ni Jesu Kristi ko fun wa wo ese kefa nitori igba ti awa je alailera elese la npe be li akoko ti o ye Kristi ku fun awa alaiwa bi Olorun ni ese kejo sugbon Olorun fi ife un paapa si wa han ni eyi pe nigba ti awa je elese Kristi ku fun wa eni o wa nso we pe nisinsiyi ti ati gba Jesu gege bi eni ti o ku fun wa ti ati gba Jesu gege bi eni ti a fi rubo fun wa e je wi pe ati gbagbo ninu eje etutu ti o se fun wa a se ti mo we pe ati ba Olorun laja e je wi pe ati gbe isise akoko nitori be ohun ti oni lati se gege bi elese ti o to Olorun wa gege bi eni ti ko mo ojubo Olorun tele tele sugbon ti o fe sin Olorun lemi ati lotito ni we pe ki o ko ese sile ki o ke pe Oluwa ki o je wo ese re ki o ko sile ki o so pe ki o dariji o ki o se ba Olorun dore ki o ba laja nipase Jesu Kristi wo iwe Jobu ori kokan le logun iwe Jobu ori keji le logun lati ese kokan le logun fara re sumo Olorun iwo o si ri alaafia nipa eyi rere yo wa ba o emi be o gba ofin re gba ofin lati enu re wa ki o si to oro re si aya re bi iwo ba yi pada sodo Olodumare a si gbe oro bi iwo ba mu ese jina rere kuro ninu ago re eni o ti Olorun be lowo wa wi pe lakoko ani lati mu ese jina rere kuro ninu ago wa kuro ninu okan wa kuro ninu aye wa ninu oro ti an so lati enu wa ki a je ki ese ki o kuro ninu iwoso ninu isowo wa ninu ohun gbogbo ti an se awon ti a ri wi pe ojo mo ese ki a je wo won ki a ko won sile ki a ni ki Olorun ki o saanu fun wa ki o fi eje re ki o fi iwe wa ki o yi wa pada ki a si mo wi pe ati ba Olorun laja ninu Kolose ori keji ese kefa Kolose ori keji ese ikefa nitori na bi eyin ti gba Kristi Jesu Oluwa be ni ke ma rin ninu re eni igbese akoko ti elese kokan ni lati gbe ki o ba le mo Jesu gege bi Oluwa ati Olugbala nigbati abasi ti mo Jesu gege bi Oluwa ati Olugbala wa ani lati ma rin gege bi eko oro Olorun eni o je ki a wo akori keji nisinsiyi gbigba oro Olorun ati isodi mimo lati odo Olorun gbigba oro ati isodi mimo lati odo Olorun Jakobo ori kini Jakobo ori kini lati ese ikokan le logun nitori na e fi gbogbo eri ati boburo ase leke lele le apa kan ki e se fi okan tutu gba oro na ti agbin ti o le gba okan yin la bi abati di eni igbala ti ati wa si odo Jesu o ye fun wa lati fi ara wa sile fun kiko oro Olorun o ni ki agba oro na pelu okan tutu ki a je ki agbin oro yi ki agbin sinu okan wa ni ese ikejilelogun ni o tin so we pe sugbon ki e je oluse oro na ki e ma se se olugbo nikan ki e ma tan ara yin je eni a fi mo iyato laarin elese ati eni igbala elese le ma gbo oro olorun sugbon ki fe se koni agbara lati se koni ore ofe lati se sugbon eni ti o ti gba Jesu Christi eni ti ati gba okan re la eni ti ati fun ni ore ofe eni ti ati sodotun ninu oro olorun iru eni be bi o tin gbo oro olorun nipa atunse kia kia o nfe se bi o tin gbo oro olorun nipa okokan aya kan kia kia o nfe se bi o tin gbo ti oro olorun ntako isoso aye iwoso aye ijeun aye isiku aye ati ikomo jade bi aye ti man se be ni o nfe lati je ki igbese aye re ki o ba oro olorun mu oni bi o ba fe tan ara wa je bi o ba je pe ni toto ni an jewo igbala ti a si ni iriri igbala yi oni ki a je oluse oro na ki a ma je awon ti o je wi pe won tan ara won je awon ti ko ni iriri igbala lati odo olorun wa bi o ti le je wi pe won gbo nipa eso ti emi won gbo nipa ife won gba nipa ayo won gbo nipa alafia won gbo nipa wi pe ani lati je eni ti o ma nfa ya ran kan won gbo nipa wi pe ani lati je eni ti o ni okan tutu iwa tutu ni waju awon eniyan sugbon sibe sibe awon won yi won ki le se ohun ti won gbo ipamora ti an so nipa re iwa pele ti an so nipa re isore ti an so nipa re iwa tutu ikora eni ni ijanu igbagbo ti an so nipa re won ko le se nitori wi pe won ko ni emi olorun won ko ni igbala olorun bi abani igbala olorun a o ri we pe eso ti emi yo ma jeyo ni igbese aye wa oni nitori be o bi abati gba Jesu Christi ki a tesi waju lati gba oro olorun bi abasi ti gba oro olorun a o ri we pe anso awon eso ti o ye awon eso ti o fi han we pe ati gbin oro olorun sinu okan wa daju daju bi a ba gbin eso o ye ki a le ri we pe eso yihu o si mu awon eso miran jade ni toto bi a ba gbin oro olorun sinu okan wa awon eso ti o ye iwa olorun awon eso ti a fi da oro olorun mo yo ma jeyo ni igbese aye wa ye ki a wo Thessalonica kini ori keji ese ketala nitori eyi le awa se ndupe lowo olorun pelu le esimi pe nigbati eyin gbo oro ti eyin gbo lodo wa ani oro olorun eyin ko gba bi eni pe oro eniyan sugbon gege bi o ti je ni toto bi oro olorun eyi ti o sise gidi gidi ninu eyin ti o gbagbo pelu nihin ni ati ri wepe bi abati ni igbala o je dandan fun wa wepe ki a ma gbo oro olorun bi a si tin gbo oro olorun yi yo ma sise gidi gidi ninu awa ti a gba gbo ise kan ti o se pataki ti oro olorun ma nse leyin igba ti a ti ni igbala leyin igba ti a ti di atunbi ise gidi gidi ise pataki ti oro yi ma nse ni we pe oro yi o ma fi han wa we pe anilo isodi mimo o ma toka wa si Jesu Christi eni ti o ku fun wa ti o ta jere sile ki a ba le so wa di mimo bi a ba si tin duro lori oro yi bi a ba tin gba oro yi gbo ti a ni ipongbe okan ti a ni igbogbe okan ti a so fun olorun we pe ni toto a nfe isodi mimo yi ti a si gbadura pelu igbagbo ati pelu ifa eni rubo ti o jinle be ni a ri we pe olorun yo ma so wa di mimo ye ki a wo efeso ori karun efeso ori karun lati ese ke dogbon eyin oko e feran awon aya yin gege bi Christi si ti feran ijo ti o si fi ara re fun ki ohun ki o le so di mimo leyin ti a ti fi oro we mo ninu agbada omi ni ki ohun ki o le mu wa sodo ara re bi ijo ti o li ogo le ni aba won tabi alebo kan tabi iru nkan ba won ni sugbon ki o le je mimo ati alaini aboku eyi ni o ti oro olorun ma nse nigba ti enikan ti o ti ni igbala ti o ti ni idariji lati atodo olorun wa bi o si tin gbo oro olorun o ri wepe gbongbo ese siku ninu ohun ti ani lati fatu o ri wepe ohun ti o dabi abinibi ti ati bimo wa nitori pe a je iran adamu wepe ani lati fa nkan won yi tu o ri wepe ani lati ko okun ni ila ki a se je ki a so ohun di mimo iru eni be yo to olorun lo iru eni be yo gbadura iru eni be yo so fun olorun wepe o tun fe ki jesu christi ki o wa lati so ohun di mimo ki o ba le je wepe ki se ise ti o de ara nikan le ati yi pada wepe iro ti inu wa ilepa ti inu wa ipongbe lati inu okan wa ati gbogbo nkan ti an safe lati inu okan wa wepe gbogbo won lo leto to si ba oro ati ogo olorun ati ogo jesu christi to ba won mu leyin igba ti abati ni igbala ti ati ni so di mimo ti a se ti ni dani loju wepe ati so wa di mimo okan wa o si funfun lauju snow lo leyin igba yi ni a ri wepe ani lati ni agbara emi mimo ni igbesi aye wa nitori be a o lo si iketa nisinsin yi eyi ni gbigba emi mimo gbigba emi mimo ninu ise awon aposteli ori kini ese ikejo ise awon aposteli ori kini ese ikejo sugbon eyin o gba agbara nigba ti emi mo ba bale yin Else ma se eleri mi ni Jerusalem ati ni Judea ati ni Samaria ati titi de opin aye e o gba agbara nigbati emi mimo ba bale yin awon mo ehin ni lati duro won duro fun ojo bi mewa won gbadura lati le ri agbara emi olorun gba awa papa leyin igbati ati mo wepe ati so wa di mimo o ye ki agbadura o ye ki a ba olorun soro ki a le ri wepe agba agbara emi mo ni igbesi aye wa ileri yi wa fun o ileri yi wa fun eni kokan ninu wa ninu ise awon aposteli ori keji ese ikokandinlogoji nitori fun yin ni ileri na ati fun awon omo yin ati fun gbogbo awon ati fun gbogbo awon ti o jina rere ani gbogbo awon ti oluwa olorun wa o pe oni fun ani ileri na fun ani ileri na ohun ti o ye ki a se ni pe gba ti a ti mo we pe ti wa ni ileri na wo pe olorun si n fe lati bokun wa olorun fe lati fi emi mo re o n fe lati rojo re le wa lori ko ye ki a fi akoko sofo o ye ki a bere emi mo olorun ki o ba le fi emi mo kun wa nitori be o ye ki a dide duro nisinsiyi o ye ki a so fun olorun wi pe a n fe agbara emi mo olorun se o ti ni igbala se o ti ni isodi mo o ye ki o le kepe olorun o ye ki o gba olorun gbo nitori pe olorun to se leri ki seke o je olooto bi aba bere pelu igbagbo bi aba gbadura ki a ma je ki enikeni tabi ohunkohun ki o di wa lowo dede duro lori ese re ki o so fun olorun wi pe igba ti a ti gba ola ti a ti so di mo wi pe o n fe agbara emi mimo lati oke wa so fun olorun o daju wi pe yo se nitori o wi pe ti yin ni ileri na ati fun awon omo yin ati gbogbo awon ti o jina rere ani gbogbo awon ti oluwa olorun wa yo pe dede duro bayi ki o so fun olorun ki o je ki o fi emi re ki o tu ile olori bi o ba ti ni igbala bi o ba ti ni isori mo so fun wi pe ki o fi agbara emi mo olorun ko

Ẹ jẹ́ kí a gbàdúrà. Bàbá wa ti ń bẹ lé ọ̀run, a dúpẹ́ lọ́wọ́ yín lọ́pọ̀lọpọ̀ wípé lónìí ni a tún wá síwájú yín ní àkókò ìsọjí àti iṣẹ́ ìyanu yìí. A dúpẹ́ wípé ẹ ò yí padà. A dúpẹ́ wípé ọ̀rọ̀ yín kò yí padà. A dúpẹ́ wípé àánú yín, oore ọ̀fẹ́ àti agbára yín kò yí padà. Wípé síbẹ̀síbẹ̀ lónìí, bí a bá wá ojú yín, a ó rí i. Bí a bá ń fẹ́ oore láti ọ̀dọ̀ yín, ẹ ó ṣe é fún wa. A dúpẹ́ wípé ẹ kà wá yẹ sí ẹni tí ó wá sí iwájú yín láti wá gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run, láti wá múra wa sílẹ̀ fún ìpadàbọ̀ Jésù Kristì. Ẹ gba ọpẹ́ àti ìyìn wa ní orúkọ Jésù. Lónìí, bí a ti wá, àdúrà wa ni wípé ẹ ó bá wa sọ̀rọ̀ gẹ́gẹ́ bí bàbá sí ọmọ. Ẹ ó ṣe wa lójú láti jẹ́ kí a rí ìpèsè àtọ̀run wá tẹ́ ti pèsè fún wa ní àkókò tí a wà yìí. A dúpẹ́, ẹ gba ọpẹ́ àti ìyìn wa, kí ẹ sì gbọ́ àdúrà wa, nítorí wípé a gbàdúrà ní orúkọ Jésù Kristì Olúwa wa. Lónìí, mo gbàgbọ́ wípé o ti gbọ́ láti ẹnu adarí wa nípa ìmúrasílẹ̀ tí a ń ṣe àti àwọn ìmúrasílẹ̀ tí ó yẹ kí a tún ṣe nítorí ìpàdé tí ó ń bọ̀ níwájú wa. Wípé ní àkókò àjínde, a ní ìpàgọ́ àwọn ènìyàn mímọ́. Nítorí bẹ́ẹ̀, gẹ́gẹ́ bí a ti sọ fún ọ, ó yẹ kí o máa gbaradì, ó yẹ kí o máa múra sílẹ̀ kí o bá lè jẹ́ alábàápín nínú àwọn ẹ̀bùn ọ̀run àti nínú àwọn ìpèsè àtòkè wá tí Ọlọ́run yóò yalò wá ní àkókò ìpàgọ́ yìí. A ti sọ wípé ní ọjọ́bọ̀, ní ọ̀sẹ̀ tí ń bọ̀, èyí ni ọjọ́ Àlàmísì gẹ́gẹ́ bí ọjọ́ òní, ní ọ̀sẹ̀ tí ń bọ̀ títí di ọjọ́ Ajé, èyí ni ọjọ́ Monday, ní ọjọ́ ìkejìdínlọ́gbọ̀n oṣù yìí títí di ọjọ́ kìíní oṣù tí ń bọ̀ ni a ó fi ní ìpàgọ́ yìí. Mo sì mọ̀ wípé àwọn adarí wa yóò ti sọ fún ọ ibi tí ìpàgọ́ tirẹ yóò wà pẹ̀lú àwọn ènìyàn Ọlọ́run. Nítorí bẹ́ẹ̀, kí a má ṣe jáfara, kí a múra sílẹ̀, kí a má ṣe rí ẹnìkan tí yóò rin ìrìn àjò ní àkókò yìí, nítorí ó jẹ́ àkókò tí Ọlọ́run fẹ́ bùkún wa, tí ó ń fẹ́ mú àìní nípa ti ẹ̀mí ìgbésí ayé wa tí ó fẹ́ mú kúrò, tí ó ń fẹ́ pèsè wa sílẹ̀ fún bíbọ̀ Jésù. Nítorí gẹ́gẹ́ bí a ti ń fojú sọ́nà àti gẹ́gẹ́ bí a ti ń ṣe àkíyèsí, a rí wípé Jésù Kristì Olúwa Olùgbàlà wa tí à ń retí kì yóò pẹ́ dé. Ó sì yẹ kí a múra sílẹ̀, kí a má ṣe dàbí àwọn wúndíá aláìgbọ́n, ṣùgbọ́n kí a lè jẹ́ wúndíá ọlọgbọ́n. Nítorí bẹ́ẹ̀, múra sílẹ̀ kí o rí wípé o wà ní ìpàgọ́ ní àkókò yìí. Kì í ṣe bẹ́ẹ̀ nìkan, ó yẹ kí o sọ fún àwọn ará ilé rẹ, àwọn aládùúgbò rẹ, àwọn tí ẹ jọ ń gbélé, ó yẹ kí o sọ fún wọn nípa ti ìpàgọ́ tí ń bọ̀ yìí, kí o sì mọ̀ wípé Ọlọ́run ṣetán, ó múra sílẹ̀ láti bùkún wa, kí ìwọ pàápàá pẹ̀lú àwọn náà kí ẹ bá lè jẹ́ alábàápín nínú àwọn ohun tí Ọlọ́run fẹ́ ṣe fún wa. Lónìí, nítorí tí àkókò wa ti lọ, n ó máa bá wa sọ̀rọ̀ díẹ̀ nípa ìpèsè Ọlọ́run ní àkókò ìyàn. Ìpèsè Ọlọ́run ní àkókò ìyàn. Bí a bá ń sọ nípa ìyàn tàbí nípa ọ̀dá, mo rò wípé ó yẹ kí ó jẹ́ ohun tí ó yé ẹnìkọ̀ọ̀kan wa. Àwọn tí wọ́n wà ní ayé nígbà àjàkálẹ̀ àjàkáyé ti ìkejì ní ọdún díẹ̀ sẹ́yìn, níbi 50 ọdún sẹ́yìn, a ó rí wípé

0: òkun dé òkun àti láti àríwá àní títí dé gábásì wọn ó sáré síwá sẹ́yìn láti wá ọ̀rọ̀ olúwa wọn kì yóò sì rí i. Lé ọjọ́ náà lé àwọn arẹwà wúndíá àti àwọn ọ̀dọ́mọkùnrin yóò dákú fún òǹgbẹ. Èyí ni a sọ fún àmọ́ Ísíráẹ̀lì wípé àkókò èèyàn ó ń bọ̀ láàrin wọn. Èèyàn gbígbọ́ ọ̀rọ̀ Ọlọ́run, ọ̀rọ̀ olúwa. Kí ni ṣe tí Ọlọ́run sọ bẹ́ẹ̀? Kí ló mú irú àkókò bẹ́ẹ̀ wá sí ìgbésí ayé wọn? Ó ṣe ní láàánú wípé àfọwọ́fà àwọn ọmọ Ísíráẹ̀lì tàbí àwọn ará Samaria ni èèyàn gbígbọ́ ọ̀rọ̀ Ọlọ́run yìí ni ó fi dé bá wọn. Ó jẹ́ mọ̀ ní ayé tí a wà lónìí bí èèyàn bá wà níbikíbi. Èèyàn gbígbọ́ ọ̀rọ̀ Ọlọ́run. Èèyàn gbígbọ́ ọ̀rọ̀ Ọlọ́run ní àwọn abúlé tàbí ìletò tàbí ní ìlú tàbí ní àwọn ilé ìsìn tí a ti kọ́ kalẹ̀. Èèyàn gbígbọ́ ọ̀rọ̀ Ọlọ́run tí ó wà níbẹ̀ wọ́n jẹ́ àfọwọ́fà àwọn ènìyàn olùgbé ìlú náà. Jẹ́ kí a wo Amosi orí keje láti ẹsẹ̀ ìkejìlá. Amasiah sọ fún Amosi pẹ̀lú pé ìwọ aríran lọ sálọ sí ilẹ̀ Juda, sì máa jẹun níbẹ̀, sì máa sọ tẹ́lẹ̀ níbẹ̀, ṣùgbọ́n má ṣe sọ tẹ́lẹ̀ mọ́ ní Bẹ́tẹ́lì, nítorí ibi mímọ́ ọba ni, ààfin ọba sì ni. Ṣé o rí ohun tí mo fi sọ wípé èèyàn ọ̀rọ̀ Ọlọ́run tí ó mú láàrin wọn, tàbí tí a ń sọ wípé yóò mú láàrin wọn, ó jẹ́ àfọwọ́fà wọn. Ohun tí a rí ni wípé ìkan nínú àwọn ìjòyè ó pe Amosi, ó sọ fún yín pé kí ó kúrò ní ìlú nítorí wípé ọba ń gbé níhìn-ín, àti nítorí wípé ààfin ọba ó wà níhìn-ín, àti wípé ibi mímọ́ èyí ni ibi ilé ìsìn èyí tí ọba máa ń lọ ó wà níhìn-ín. Nítorí bẹ́ẹ̀ wọn ò fẹ́ kí ó máa sọ̀rọ̀ tí ó ti máa ń sọ ọ̀rọ̀ Ọlọ́run tí ó ń sọ wípé a ó da ẹlẹ́ṣẹ̀ lẹ́bi, a ó da ẹlẹ́ṣẹ̀ lẹ́jọ́, wípé a ní láti ronúpìwàdà. Wọ́n sọ wípé àwọn ò fẹ́ gbọ́ irú ìwàásù bẹ́ẹ̀. Bí ó bá ka gbogbo ìwé Amosi, ó rí wípé ohun tí Amosi tí ó ń tẹnumọ́ ni wípé fún ìrékọjá mẹ́fà àti ẹ̀ṣẹ̀ ńlá tàbí méje, wípé nítorí bẹ́ẹ̀ ìdájọ́ ń bọ̀ lórí àwọn ènìyàn náà. Nǹkan tí ó ń sọ fún ọ ni wípé wọ́n láti ronúpìwàdà. Bí wọ́n bá fẹ́ rí ojú Ọlọ́run, wọ́n fẹ́ ojú rere láti ọ̀dọ̀ Ọlọ́run, wọ́n fẹ́ ẹ̀mí sí láti òkè wá, wọ́n fẹ́ àlàáfíà àti àánú láti ọ̀dọ̀ Olúwa, wípé wọ́n láti ronúpìwàdà. Ṣùgbọ́n Amasiah wá ń sọ fún Amosi wípé ó tó gẹ́ẹ́, ìrònúpìwàdà ti pọ̀ jù, wípé kí a ṣe àtúnṣe ó ti pọ̀ jù, kí a máa ké pe Olúwa wípé kí ó sọ wá di mímọ́, kí ó yí ọkàn wa padà ó ti pọ̀ jù, wípé kí ó sá lọ sí Bẹ́tẹ́lì, kí ó sá lọ sí ibòmíràn nítorí pé ààfin ọba wà níhìn-ín. Ǹjẹ́ kí a ṣe bẹ́ẹ̀ ní orí lónìí? Wípé ní ọ̀pọ̀lọpọ̀ ilé ìsìn, ní ọ̀pọ̀lọpọ̀ ìjọ ẹlẹ́yàmẹ̀yà ni a ti rí wípé wọn kì í fẹ́ gbọ́ ọ̀rọ̀ Olúwa, wọn a kọ etí ikún sí ọ̀rọ̀ Ọlọ́run. Bákan náà ni a rí wípé bí wọ́n ti ṣe ní àkókò àwọn ti Amosi, bẹ́ẹ̀ ni wọ́n ń ṣe lónìí. Èyí ni èèyàn fi dé èèyàn gbígbọ́ ọ̀rọ̀ Olúwa. Nínú Timothy kejì orí kẹrin, Timothy kejì orí kẹrin ẹsẹ̀ ìkẹta àti ẹsẹ̀ ìkẹrin, nítorí pé ìgbà yóò dé tí wọn kì yóò lè gba ẹ̀kọ́ tí ó yè kooro, ṣùgbọ́n bí wọ́n ti jẹ́ ẹni tí etí ń rin, wọ́n ó lọ kó olùkọ́ jọ fún ara wọn nínú ìfẹ́kúfẹ̀ẹ́ ara wọn, wọ́n ó sì yí etí wọn padà kúrò nínú òtítọ́, wọ́n ó sì yí padà sí ìtàn asán. Bí o bá jẹ́ ẹni tí ó ti ń lọ sí ilé ìsìn kan tẹ́lẹ̀ tẹ́lẹ̀ kí o tó wá sí ìhín, ó rí wípé ohun tí a sọ yìí ni a rí ní ọ̀pọ̀lọpọ̀ ilé ìsìn, wípé ìgbà yóò dé, ìgbà náà sì ti dé tán, tí wọn kì yóò lè gba ẹ̀kọ́ tí ó yè kooro. Ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn ilé ìsìn ni atiri awon igbimo alabe sekele ti ari wi pe won ma so fun oni waso wi pe bi aban waso wi pe ki a ma ko birin jo a oni le dawo apo alufa o bi aban waso oko kan aya kan awon olokiki eniyan won ki o le wa si ilesin wa bi aban waso wi pe ki a se atunse owo ti ati ji tele tele ti ati fi kole ti ati fi ra moto wi pe ki a tun pada lo si bi ti ati ji awon won yi ile ise ti ati ko dukia won wi pe ki a tun lo se atunse bi aban so be awon osi awon oloselu won ki o le wa si ilesin wa bi aban so wi pe ki a ma se oso aye ki a ma rin irin aye bi aban waso eko ti o ye koro lati inu oro olorun wi pe awon gbajumo obirin won ki o le wa si ilesin wa nitori be won ma so fun bishop won ma so fun awon alufa won ma so fun awon alori oniwasu won wi pe ki won ki o menu duro nipa ti oro irunupo oda nipa oro atunse nipa oro gbegbekele Jesu Christi fun igbala won ma so wi pe bi a ba n so wi pe ki awon eniyan ki o ma se je egbe awo bi a ba n so be awon eniyan ti o se pataki won ki o le wa si ilesin wa eni won fi pa awon oniwasu won lenu mo eni o fi je wi pe ni opolopo ilesin ni ayika wa nihin bi o ba lo sibe ati gbo oro olorun ti o ye koro o soro popo nitori pe igba yo de ti won ki yo le gba eko ti o ye koro bi ati le wasu re fun won won ki o le gba se o mo wi pe nihin olorun ni o pese fun wa olorun ni o foju anuwo wa ti o je ki a le duro lori eko ti o ye koro ti a fi n so fun gbogbo eniyan wi pe gbogbo eniyan le o sa ti se ti o si ti kuna ogo olorun gbogbo eniyan iba se olola iba se olokiki iba se ijoye iba se mekunu wi pe ninu agbara ti wa ise ododo ti wa wi pe ko se se lati ri oju oluwa bi a ba fe ni igbala bi a ba fe ni idariji bi a ba fe di omo olorun ani lati je wese wa ki a ko sile ki a si gba Jesu Christi eni ti o ku fun wa ni ori igi agbelebo ki a gba gbo eko ti o ye koro niyi sugbon opolopo ilesin ni o ti soro lati waasu igbala nipasẹ itutu Jesu Christi tabi ki a ma waasu nipa isodi mimo wi pe nigba ti a ba ti ni igbala ani lo siwaju oluwa ki olorun ki o we okan wa mo ki olorun fun ara re ki o mu gbongbo ese ti o wa ninu wa ki o yo kuro eda adamu ti o wa ninu wa ki o fa tu ki o fa jade wi pe ki o le so wa di mimo awa ti a ti je eni egbin eni eleri tele tele ninu ironu wa ninu ilepa wa ninu okan wa ninu emi wa ki eje Jesu Christi ti we ni mo titi de inu ki o we wa mo tinu tinu ki a ba le funju egbon wu lo ni opolopo ilesin ni o ti soro lati waasu nipa isodi mimo be ni asiranti pe Jesu ni eje pipe mimo bi baba yin tin be le orun bi o ti je pipe bi o ti je mimo nitori be igba ti de fun opolopo ilesin ti won ko gba eko ti o ye koro sugbon bi won ti je ni ti etin rin won lo ko olukojo fun ara won nipa ife kufe ara won ese ikerin won o si ye ti won pada kuro ninu otito won o si yi pada si itan asan eyi ni a ri ni opolopo ilesin ti a n ba pade eyi ni a fi so wi pe iyan gbigbo oro olorun o ti de sugbon gege bi a ti so fun o ipago ajo ti n bo yi fun ti akoko ajinde o je igba ipese lati oke wa o je igba ti olorun yi o ma yi opolopo okan pada igba ti opolopo yi o le di atunbi igba ti opolopo yi o le gbadura agbayori lati le ni ore ofe idaniloju ninu okan won wipe won je ti olorun o je igba ti opolopo omo oninakuna lokunrin lobirin yi o le pada wale o je igba ti a o dari ese won ji won o je igba ti a o ko oruko won ni iwe iye le orun o je igba ti olorun fun ara re pelu ina atorun wa yo ji o gbogbo ohun ti o wa ninu okan ti ko je ife olorun yo jo won kuro o je igba ti a o da emi olorun si ori awon ti a ti so di mimo o je igba ti a o le gbadura ti awon aini wa nipa ti emi aini wa nipa ti ara ti olorun fun ara re yo pese fun wa lati orun wa awon ti o ba gba olorun gbo yo ma foju sona fun iru akoko be ti olorun yo tu emi re jade si ori awon eniyan re sugbon je kin so fun o wepe bi iyan ti le wa kakiri agbaye kakiri orilede kakiri awon ilesin kakiri ni idile kokan olorun o ti pese fun awon eniyan ti re ipese olorun ni asin je ki o di mo fun o wepe ni igba ipago ajo ti a fe se ni akoko ajinde yi olorun fun ara re o fe farahan wa mo si gbadura wepe fun eni kokan wa ti an gbo mi loni olorun yo farahan wa ni oruko jesu olorun yo pese ni kikun fun aini wa nipa ti emi ni oruko jesu wo lati awon oba keji ori keje awon oba keji ori keje lati ese ikini nigba na ni elesha we pe egbo oro oluwa bayi li oluwa wi ni iwoye ola li aota osuwon iye fun kikuna kan ni shekeli kan ni enu bode samaria ye ki aduro nibe iyan ti mu ni akoko elisha ni samaria ni israeli iyan yi o si ti ko iya opolopo ba won wo ori kefa awon oba keji ese ike dogbon iyan nla kan si mu ni samaria se kiye si won doti to be ti o fi ti a fi nta ori ketekete kan ni ogorun iwon fadaka ati idamerin osuwon kabo imi eyele ni iwon fadaka marun nkan ti o de ba won yi o je nkan ti won ko ronu we pe o le de ba omo israeli awon ara samaria sugbon o de ba won iyan mu ni ile na sugbon adupe lowo olorun eni ti ko ko won sile patapata eni ti o ran woli re si won eyi ni api rika ninu ori keje ese ikini nigba na ni akoko iyan na ni akoko oda ti o de ba won ni akoko airije airimu ti o de ba won ni akoko iponju akoko ise nise ti o de ba won ni igba na ni elisha wi pe egbo oro oluwa ohun ti o ye ki o dun mo ninu ni wi pe bi okunko ti le su bi a ba le gbo oro oluwa imole yo de bi ebi ti le npa wa bi a ba le gbo oro oluwa ounje yo wa fun wa bi o ti le je wi pe isu ti mu ki a subu o ti mu ki a pada seyin bi a ba le gbo oro lati enu oluwa o daju wi pe a o bukun wa nihin ni a so wi pe gbo oro oluwa bayi le oluwa wi ni iwoye ola li aota osuwon iye fun kikuna kan ni shekeli kan ni enu bode samaria awon elomiran won o mo iyato laarin woli ati omo lefi awon elomiran won o mo iyato laarin omo lefi ati omo israeli awon elomiran won o mo iyato laarin omo israeli ati awon ara jebusi awon keferi bi won ba gbo oro kan lati enu enikan won ki ro wi pe ta lo nsoro se o je woli olorun se o je omo lefi eti ati fi ami ororo yan soto eti a fi emi olorun fun lati se itumo oro olorun fun awon eniyan tabi o je omo israeli awon ti ati fun ni majemu olorun tabi o je keferi ara jebusi nihin ni woli olorun elisha eni ti o je wi pe ilopo meji emi ati agbara elija ni o wa ni igbesi aye re ti o si wi pe gbo oro oluwa mo je so fun o bi o ba ri eniyan bi elisha eni ti o kun fun imo olorun eni ti o kun fun oye oro olorun eni ti o kun fun ilopo meji tabi ilopo meje agbara ti o wa lori awon elomiran bi iru eni be bi o ba to wa bi o ba so wi pe gbo oro lati enu oluwa o ye ki o fi iyato si woli
1: tabi omo Levi o ye ki omo iyato ti o wa laarin asoju Olorun ati keferi awon elomiran won o mo we pe Olorun o da wa lola ninu ijo wa nihin gba ti o ba ri ti mo duro ni waju re ti mo nso fun o wi pe ki o gbo oro Oluwa o ye ki o mo wi pe iyato wa laarin emi ati omo Levi iyato wa laarin emi ati awon onigbagbo miran ti o ba pade iyato wa laarin emi ati awon keferi mo nso fun o wi pe ni ofe ti o nbo yi gege bi oro lati enu Oluwa wi pe ninu ipago ajinde ti o nbo Olorun yo dabira ni igbese aye re bi oro ti mo so fun yi bi o ba gba lati enu Oluwa bi o ba mo wi pe ki se omo Levi ni soro bi o ba mo wi pe ki se eniyan lasan ni soro fun wi pe eni ti o mo inu Olorun eni ti o ni emi Olorun eni ti o ni imole lati oke wa eni ti a si loju eni ti a je ki o ni isipaya lati orun wa oni o n ba o soro wi pe ki o gbo wi pe ki o ma se rinrin ajo wi pe ki o ma se lo si ibikibi wi pe ni ofe ti o nbo yi Olorun yo dabira ni igbese aye re mo si gbagbo mo gba eri Olorun je wi pe ni ofe ti o nbo yi bi o ba je eni ti o gbagbo bi o ba farabale bi o ba wa Olorun yo se opolopo ise iyanu ni igbese aye re mo so nipa ise iyanu ti atunbi ise iyanu ti o re ofe akunwo sile ni igbese aye re ise iyanu ti sodi mimo ise iyanu ti ife agbara emi Olorun kuni ise iyanu ti adura re ti Olorun yo gba ati opolopo ohun miran ti Olorun yo se fun o wo nihi ni ari enikan ti ko gba oro Olorun gbo awon ti o gbagbo ni won ma nfi oro Olorun se agalamasa ton ma so wi pe be na ni won ma nso ki abale lo si ipago ajo be na ni won ma nso mi o gbagbo wi pe iru nkan be le sele ye ki a wo ibatan iru awon eniyan be eni ti o ti se be saju ti won ni ese ikeji nigba na ni ijoye kan le owo eni ti o ba nfi ara ti da eni Olorun li ohun o si wi pe kiye si bi Oluwa tile se perese le orun nkan yi a le ri be o si wi pe kiye si iwo fi oju re ri sugbon iwo ki o je ninu re adura mi ni wi pe iru ohun ti o fo si ijoye yi ki iru ohun be ki o ma se fo si wa lai lai ni oruko Jesu sugbon ranti o oro enu re ni o se ko pa aigbagbo re ni o je ki o ku ni aitu ojo aigbagbo re ni o je wi pe iyan na ni o ba lo nigba ti ipese Olorun de nigba ti Olorun ti o boju wa awon eniyan re ti o ran ipese si won o se ni laanu wi pe alaigbagbo yi ko le je ninu re awon elomiran won ma nfi aigbagbo han ni ru ipago ajinde ti o nbo yi won ma so wi pe awon o gbagbo wi pe ipago yi yo yato si e ti atini lati eyin wa tabi yo yato si awon isin ti atini lati ojo aiku ojo aje ati ojo bo won ki le fi ye si oro Olorun wi pe Olorun ti o ti se ileri yo muse nitori be je ki o yi o ma se wa ninu egbe awon alaigbagbo sugbon wa ninu egbe awon ti o gba Olorun gbo ni ese keta si ese kejo bi o ba dele ki o lo ka o ri wi pe awon adete ni o koko je alabapin ipese Olorun ma se je ki o ya o lenu nitori wo pe eyi ni a ti so fun wa wi pe alabokun fun ni awon otoshi li emi nitori pe ti won ni ijoba Olorun awon ti a o ka si gege bi eniyan awon ti a o ka si gege bi eni nla gege bi oloye gege bi ojogbon gege bi awon ti o ba le farati awon ni won koko se alabapin ninu ebun atorun wa ti a fun awon ara samaria ni akoko yi be na ni bi iwo paapa bi o ba le je otosi ni emi bi o ba le je eni ti o seriba bi o ba le je eni ti o gbo ti Olorun bi o ba le je eni ti o farati Olorun ti o si je eni irele ti o so wipe bi won ti so fun wa be ni emi na yo se ti o je eni ti n gberaga ti o je eni tin jiyan ti o je eni tin so wipe oro Olorun o ri be bi o ba le je otosele emi o ri wipe Olorun yo bukun olopo lopo ni ipago ajo tin bo yi o ni esawo ipe yin ara bi o ti se pe ki se opo awon ologbon eniyan nipa ti ara ki se opo awon alagbara ki se opo awon olola le ape sugbon Olorun ti yan awon were awon otosile emi le aye yi lati fi daamu awon ologbon Olorun si ti yan awon ohun ailera aye lati fi daamu awon ti o le agbara o ti a nso ni wepe ti o ba je eni ti o rele ni iwa ni ero ni ise bi o ba je ele ti omo ti ntete gboran ti o gberaga si oro Olorun bi o ba gba oro Olorun gbo ti a ti so lati enu eni Olorun o daju wepe a o bukun o sugbon bi a ba wo ese ikesan oba awon oba keji ori keje ese ikesan nigba na ni won wi fun ara won pe awa ko se rere oni yi ojo ihin rere ni awa se dake bi awa ba duro titi di afe mojumo eya yo je wa nje nisisiyi e wa e je ki a lo iso fun awon ara ile oba awon adete merin won yi nigba ti won ri awon ikogun awon aso awon agbada awon onje won be si ni jeun won be si ni ko awon kan won yi won fe je ki o je ti won nikan nigba yi ni emi Olorun ran won leti wo pe anikan jopon ko se dara dara wi pe o ye ki won ki o lo so fun awon elomiran yi ni ise ti Olorun gbele wa lowo wi pe bi akoko ipade yi ti nbo o ye ki a so fun awon aladugbo wa o ye ki a so fun awon ebi wa o ye ki a so fun awon ti an ba pade loja o ye ki a so fun awon ti an ba pade ni ibodoko o ye ki a so fun awon ti an ba pade ni opopona wi pe akoko ipese lati orun wa igbala latoke wa idariji ese isodi mimo ife agbara emi Olorun kun ni akoko ti Olorun yo gba adura wa akoko na nbo wi pe o ye ki enikokan won ati awa pelu ki a pejo pelu awon eniyan Olorun nitori be mo fe ki o dide duro nisinsinyi ki o so fun Olorun wi pe o di agbenuso fun Olorun o si so fun awon elomiran o sese ki a ti fun ani iwe kekeke ni owo wa bi a ba si fun ani iwe kankan ni owo wa ki a mu iwe kan ki a be si ni ko awon ti a fe so fun awon ti a fe fi toleti awon ti a fe pe wa nitori akoko eyan ni a wa yi akoko oda ni a wa yi so fun awon elomiran wi pe Olorun fe bokun won so fun awon elomiran wi pe a n reti won so fun awon elomiran wi pe akoko ipese lati orun wa o ti de ni akoko ipago yi so ranti ni eyi ti o koja awon ti o le so fun tabi awon ti o so fun ti won o wa lo so fun won ni akoko yi wi pe Olorun reti won igba itura igba ipese igba anu igba ibukun o tun ti de nitori be ye ki a so fun won awon ti a ba n so fun bi won ti n gba bi won ti n wa be ni irawo kokan yo ma wa ni ade wa nigba ti awon eniyan wonyi ton ba gbadura agba yori si igbala nigba ti a ba mu won wa ti a gbadura pelu won ti a ri wi pe won gba Jesu gege bi olowa ati olugbala won yo mu ki irawo ki o wa ninu ade wa yo mu ki awon ileri ti Olorun se fun wa yo je ki o di mimu se yo si je ki ere wa Olorun ki o ma poju be lo gbadura ki o so fun Olorun wi pe o so fun awon elomiran ki won ba le wa lati je alabapin ninu awon nkan ti Olorun pese fun wa ni akoko ti nbo yi Thank you.
2: This CLM Radio, your spiritual welfare is our concern.
3: Baba wa lanu ati olore ofe adupe lowo re fun Jesu Christi omo re ti o fi fun wa lati ku fun ese wa ati lati ku ese wa lo adupe fun anfani lati gbo oro re ati lati gbo eko ti hirere ti o ma yi aye pada ti o si ma fo kan funfun ju snow lo adupe wipe o npese ibi iye ayeraye fun wa asin bebe wipe onkon ti o ma nje ki eniyan ko eko ihirere le jina si wa ni oruko Jesu. Be a se wa loni an bebe wipe oro re ti a o gbin gege bi irugbin sinu okan wa yo dagba yo so eso ni oruko Jesu. Amen. Pese wa sile fun ijoba re. Amen. Je ki gbogbo anfani ti o wa ninu irere ti o si ro mo eje Jesu Christi ki o je ti wa ni oruko Jesu. Amen. Gbogbo irikiri okan ba wa ba won we. Ki o je ki a le gbeke le oro re. Ki a si duro sinsin lodo re. Ni igbeyin ki ijoba run ki o le je ti wa. Ni oruko Jesu Christi Oluwa wa. Mo n ka ifihan ori karun ese ikesan won sin korin tuntun kan we pe iwo le o ye lati gba ewe na ati lati se edidi re nitori ti a te pa o iwo si ti fi eje re se irapada eniyan si olorun lati inu eya gbogbo ati ede gbogbo ati inu eniyan gbogbo ati orile ede gbogbo wa ifihan ori keje ese ikesan si ipari lehin na mori sikiyesi opolopo eniyan ti enikeni ko le ka lati inu orile ede gbogbo ati eya ati eniyan ati lati inu ede gbogbo wa won duro ni waju ite ati ni waju odo agutan na awo won le aso funfun imo ope si nbe le owo won won si n kigbe le ohun rara wipe igbala ni ti olorun wa ti o joko lori ite ati ti odo agutan gbogbo awon angeli si duro ite na ka ati yi awon agba ati awon eda alaye merin na ka won wole won si doju bole ni waju ite na won si sin olorun wipe ami ibukun ati ogo ati ogbon ati ope ati agbara ati ipa fun olorun wa lai ati lai lai ami okan ninu awon agba na si dahun obi mi pe tale awon woyi ti awo le aso funfun ni nibo ni won si ti wa mo si wi fun pe oluwa mi iwo le o le mo o si wi fun mi pe awon woyi le o jade lati inu iponju nla won si fo aso won won si so won di funfun ninu eje odo agutan na nitori na ni won se nbe ni waju ite olorun ti won si nsin le osan ati le oru ni waju tempili re eni ti o joko lori ite na si yo si sijibo won ebi ki o pa won mo be ni o ngbe ki o gbe won mo bẹ́ẹ̀ni oòrùn kì yíò pa wọ́n tàbí orukóoru nítorí ọ̀dọ́ àgùntàn tí ń bẹ lé àárín ìtẹ́ náà ni yíò máa ṣe olùṣọ́ àgùntàn wọn tí yíò sì máa ṣe amọ̀nà wọn sí ibi orísun omi iyì ọlọ́run yóò sì nu omijé gbogbo nù kúrò lé ojú wọn. Ní orí karùn-ún ẹsẹ̀ ìkẹsàn àti orí keje ẹsẹ̀ ìkẹsàn ni a ti rí ìpèsè tí ó ní ìmúṣẹ lórí àwọn orílẹ̀-èdè gbogbo, àwọn ẹ̀yà gbogbo àti èdè gbogbo. Ohun tó jẹ́ kí n ka ìtọ́ka sí nínú àwọn ọ̀rọ̀ wọ̀nyí ni wípé èdè gbogbo tí a kọ sí àwọn ẹsẹ̀ wọ̀nyí. Ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà, gbogbo àǹfààní tí ó wà nínú ìhìnrere bí ìgbàlà kúrò nínú ẹ̀ṣẹ̀, bí àtúnṣe tí a gbọ́ ìwàásù ní orí rẹ̀ lánàá, bí ìsọdi mímọ́ àbí ṣíṣe ọkàn ní funfun, tàbí agbára ẹ̀mí mímọ́ tí ó jẹ́ àǹfààní gbogbo àwọn tí a sọdi mímọ́ nípa ìwẹ̀nùmọ́ ẹ̀jẹ̀ tí ó wà nínú Jésù Kristì, àti àwọn ẹ̀kọ́ nípa ìwòsàn, nípa agbára Ọlọ́run àti ìpadàbọ̀ Jésù. Gbogbo àǹfààní wọ̀nyí ti máa ń fi ara hàn fún àwọn tí ó gbọ́ èdè Gẹ̀ẹ́sì. Ó wá dàbí ẹni wípé àwọn oníwàásù tàbí ajèrè ọkàn tàbí àwọn tí wọ́n ti bá ìhìnrere pàdé lọ́nà kan tàbí ní ọ̀nà mìíràn, ohun tí ó yé wọn tí wọ́n sì mọ̀ gbangba ni wípé bí o bá mọ èdè Gẹ̀ẹ́sì, o ní àǹfààní láti jẹ èrè lórí àwọn ẹ̀kọ́ ìhìnrere wọ̀nyí. Ṣùgbọ́n bí ó bá jẹ́ pé èdè Yorùbá ni o mọ̀, tí o gbọ́ èdè Gẹ̀ẹ́sì dáradára, ó dàbí ẹni wípé bí o ti ẹ̀fẹ́ ní ìgbàlà, kò sí ẹni tí ó lè ṣe àlàyé rẹ̀ fún ọ ní kíkún ní èdè tí o gbọ́. Ṣùgbọ́n nígbà tí a wo ọ̀rọ̀ Ọlọ́run, a rí wípé àwọn tí wọ́n ó wà ní iwájú ìtẹ́ ìjọba Ọlọ́run, tí wọ́n ó sì máa yọ̀ ní inú ọlá ńlá ògo ti ọ̀dọ́ àgùntàn tí a pa tí ó sì wà láàyè, wọ́n wá láti èdè gbogbo àti orílẹ̀-èdè gbogbo. Èyí jẹ́ kí ó jẹ́ kí a ronú wípé ó dára láti jẹ́ kí irú ìdánilẹ́kọ̀ọ́ báyìí kí ó wà ní èyí tí a ó lè yẹ ọ̀rọ̀ Ọlọ́run wò. Ó sì wá jẹ́ ìgbèsè fún àwa tí a ti mọ ìhìnrere, ṣùgbọ́n tí ó dàbí ẹni wípé yálà ní ìwàásù wa tàbí ní orin kíkọ tàbí ní ìjẹ́rìí tàbí ní ìjẹ́rìí ọkàn láti ojú ilé dé ojú ilé, ó jẹ́ ìgbèsè fún wa láti lè mọ àǹfààní tí ó wà fún èdè gbogbo, kí a sì jẹ́ kí àǹfààní kí ó di mímọ̀ fún àwọn ẹlẹgbẹ́ wa, àwọn ọmọ àti àwọn bàbá àti ìyá wa tí ó jẹ́ pé èdè Yorùbá nìkan ni wọ́n gbọ́. Ní Róòmù orí kìíní ni Apọ́stẹ́lì Pọ́ọ̀lù ló ti ń jẹ́ kí ó di mímọ̀ fún wa pé bí ó ṣe ti òun ni, òun ka ara òun sí ajigbèsè láti jẹ́ kí ọ̀rọ̀ ìhìnrere ìgbàlà tó jẹ́ wípé kò ṣe é má ni ni fún gbogbo ènìyàn, láti jẹ́ kí ó di mímọ̀ fún àwọn tí ó gbọ́ èdè àti àwọn aláìgbédè. Orí kìíní Róòmù ẹsẹ̀ ìkẹrìnlá, mo dí ajigbèsè àwọn Héléènì àti àwọn aláìgbédè, àwọn ọlọgbọ́n àti àwọn aláìgbọ́n. Tó bẹ́ẹ̀, bí ó ti wà ní ipá mi, mo múra tán lati wasu ihinrere fun eyin ara Romu pelu nitori emi ko tiju ihinrere Kristi nitori agbara Olorun ni si igbala fun olukuluku eni ti o gbagbo fun ju saaju ati fun Heleni pelu awon oro meta ti mo fe ki o di mo ni wipe ikini mo di ajigbese mo fe ki gbogbo wa ki o so be e so be lekan si ikeji lati waasu ihinrere e so be iketa ni ese kerindinlogun nitori emi ko tiju ihinrere bi abapa meteta po o so wipe mo di ajigbese lati waasu ihinrere nitori emi ko tiju ihinrere o je igbese fun gbogbo wa lati je ki o di mimo fun awon ti won gbo ede Yoruba ti won ko si mo ju be lo lati waasu ihinrere fun wa fun won nitori wipe ibi ki bi ti onigbagbo ba wa eni ti a ti tun bi ki tiju ihinrere Jesu Kristi nitori be gbogbo ohun ti o n gbo ni ipari ose yi o je igbese si wa lorun lati so fun olukuluku eniyan ti a ma ba pade yala nibi owo wa nibi ise wa nibi oja wa ninu ile wa tabi nibi kibi lati je ki o di mimo fun o wipe ohun kan wa ti o tayo esi ohun kan wa ti a n pe ni ihinrere Kristi ti o ma n pese okan ti o setan ti o si mura sile ti o ma n pese won lati le wa pelu Olorun titi lai okan ninu awon ipele igbagbo ipele ihinrere ni a fe mu enu kan ni owuro yi ese ti a fi bere ni itoka si ni orin Dafidi ori ikerin le ni ogun ese iketa ati ikerin o seese ki opolopo ninu wa tabi elomiran ti yo gbo wipe idanileko wa nihin lati je ki a mo ona ihinrere ona igbagbo tooto lati jalankato tabi lati sogo wipe awa na mo ihinrere koda igbagbo o se ajoji si wa nitori pe lati kekere ni a tin sin ni a si tin ka bibeli bi Jesu papa bo ba de yo gba eri wa je wipe omo Olorun ni wa ti o si je pe iru isogo be o duro lori aimo kan ati aimo kini oro Olorun wi oni o je ki a fe ye oro Olorun wo nipa ipile ihinrere ti o se pataki ti o je pe bi o ba sare ninu esin lai mo ohun ti a n so nipa owo mimo ati aya funfun iru ere be tabi iru esin be a je lasan eyi ti ko ni ni ere nitori pe ipile miran le enikan ko le fi lele ju eyi ti oro Olorun ti fi lele awa ti a je agba ti a si mo bi a ti n ko ile amo wipe bi ile kiko bi ko ba ni ipele iru ile be ojo ati iji ni yo wo opolopo ni won si ma nko ile igbagbo won lai ni ipele won ma nsin won ma nka bibeli won ma gbadura sugbon ile ti won ko ko ni ipele ni ori oro olorun ninu ori dafidi ori ikerin le ni ogun ese iketa ni dafidi oba ni o tin bere lowo olorun wipe tani yogun ori oke oluwa lo tabi tani yo duro ni ibi mimo re olorun ko si fidi dafidi leti o je ki o mo daju daju wepe idahun si bere ti o se pataki bayi ni wepe eni ti o ni owo mimo ati aya funfun eni ti ko gbe okan re soke si asan ti ko se bora etan o wa so fun ani ese ikarun wipe ohun ni yo ri ibokun gba lowo oluwa ati ododo lowo olorun igbala re ese keta tani ese ikerin eniti ese ikarun ohun bi o ba bere pelu okan ti o nfe mo kini idahun si ibere ti o se pataki to yi wepe tani yo ti egun ori oke oluwa lo tabi tani yo le duro ni ibi mimo re ni ede ti o le ye o dara dara o so wipe tani yo le gbe ibi ago olorun gba ti a ba nso nipa oke mimo olorun eyi o so nipa oke ti o wa ni aye nitori gbogbo oke ti o wa ni aye ni o je aimo sugbon nigba ti a nso nipa oke mimo olorun eyi nso nipa ibugbe olorun oga ogo iyi kana ni Jesu Christi menuba nigba ti o so ninu Johanu ese ori ikerinla lati ese ikeji wepe ninu ile baba mi opolopo ibugbe ni o wa iba ma se be emi iba ti so fun yi nitori emi nlo ipese aye sile fun yin eyin so nipa oke mimo olorun ni se awon aposteli ori keje mo fe ran leti wipe nigba ti a nso stefanu lokuta a so fun ani ise awon aposteli ori keje yi wipe sugbon ese ikarun dini ogota sugbon ohun kun fun emi mimo o tejumo orun ko so wipe o tejumo ile o nwo oke o nwo ibi mimo olorun o nwo oke oga ogo o tejumo orun o si ri ogo olorun ati Jesu nduro le owo otun olorun o si wipe wo mo ri orun si sile ati omo eniyan nduro le owo otun olorun ẹsẹ ọgọta ó sì kúnlẹ̀ ó kígbe lé ohùn rárá pé olúwa má ka ẹ̀ṣẹ̀ yìí sí wọn lé ọrùn nígbàtí ó sì wí èyí ó sùn ní ẹsẹ kọkàndínní ọgọta ni ó ti wí pé wọn sọ stéfánù lé òkúta ó sì ń ké pe olúwa wípé jésù olúwa gba ẹmí mi òkè tí dáfídì ń sọ nípa rẹ gẹgẹ bí ọba ó ń sọ nípa ibi mímọ ọlọrun ó ń sọ nípa ọrun rere níbi tí ẹnikẹni tí ó ti wá sí ayé tí wọ́n ń fẹ́ lọ nígbàtí wọ́n bá pajú dé nínú ayé ó sì wá ń bèrè wípé ta ni yóò gun orí òkè olúwa lọ tàbí ta ni yóò dúró ní ibi mímọ́ rẹ̀ ọlọ́run wá ń dá a lóhùn wípé ẹni tí ó lí ọwọ́ mímọ́ ẹni tí ó lí ọwọ́ mímọ́ ẹlẹ́sìn púpọ̀ ló wà tí ọwọ́ wọn kò mọ́ ọ̀pọ̀lọpọ̀ ló wà ní wọ́n ń ké pe orúkọ olúwa tí wọ́n sì ń wípé àwọn pàápàá jẹ́ onígbàgbọ́ nítorí pé wọ́n ti sàmì nítorí pé wọ́n ń jẹ oúnjẹ alẹ́ olúwa tàbí nítorí pé àwọn náà máa ń ka bíbélì nítorí pé ní ọjọ́ ìsinmi ní òwúrọ̀ wọ́n á dìde wọ́n á sì lọ sí ilé ìsìn tàbí nítorí pé wọ́n máa ń fún alágbe lówó nítorí bẹ́ẹ̀ bí o bá ń sọ wípé àwọn wo ló tiẹ̀ máa lọ sí ọ̀run rere wọ́n ní wọ́n tiẹ̀ dúpẹ́ lọ́wọ́ ọlọ́run nítorí pé láti ìgbà tí a ti bí wọn wọ́n sàmì wọ́n máa ń san owó àpò àlùfáà tàbí ìdá mẹ́wàá bí ó bá sì jẹ́ àwọn tí ó mọ ọ̀nà nípa àdúrà wọ́n máa ń sọ wípé wọ́n máa ń gbàdúrà pàápàá aṣọ àdúrà wọn ó funfun kò sì lè rí bó sì jẹ́ ọ̀nà ti àbẹ́là àti túràrí wọn ò kẹ̀rẹ̀ bó sì jẹ́ pé àti mọ sáàmù orin dáfídì tí a máa kà bí oṣó ń lé ni bí àjẹ́ ń lé ni tàbí bí a bá ń pa owó sí ajáde àpò gbogbo ọ̀nà tí ó yẹ kí wọ́n rìn nípa à ń ya omi sí mímọ́ nípa à ń gbà àwẹ̀ kò ṣe ẹ̀yìn wọn wọ́n mọ̀ ọ́ dáradára nítorí bẹ́ẹ̀ bí o bá ń sọ wípé ta ló máa lọ sọ́run rere wọ́n máa ń ṣògo wípé níbi tí wọ́n ṣe ìgbàgbọ́ dé bí ẹnikẹ́ni bá dé ọ̀run rere àwọn láti wà ńbẹ̀ ṣùgbọ́n ọlọ́run jẹ́ kí a mọ̀ wípé àwọn tí ó lọ sí ọ̀run rere ni àwọn tí ó ní ọwọ́ mímọ́ àti àyà funfun ìyàtọ̀ wà láàrin wípé àwọn tí wọ́n ní ọwọ́ mímọ́ tàbí àyà funfun bí a bá sọ pé ọwọ́ mímọ́ tàbí àyà funfun ó túmọ̀ sí wípé bí o bá sáré lé ọwọ́ mímọ́ tó o bá tó o ní o tún lè jìjà kadì fún àyà funfun bóyá tí o bá ní ọ̀kan nínú méjì ó yege a ó sì lè gbà ọ́ sí inú ọ̀run rere ṣùgbọ́n sọ wípé àwọn tí wọ́n ní ọwọ́ mímọ́ ni àkọ́kọ́ àti lẹ́ẹ̀kejì pẹ̀lú rẹ̀ àyà funfun kò parí síbẹ̀ ó sọ wípé àwọn wọ̀nyí pẹ̀lú wọn kò gbé ọkàn wọn sókè sí asán kò sì fi mọ níbẹ̀ nìkan ó sọ wípé àwọn tí kò sì búra ẹ̀tàn ó wá ń jẹ́ kí ó di mímọ̀ fún wa wípé bí a bá ń sáré láti ní ìbùkún bi a ba n gbadura lati ni ibukun bi a ba n bere lowo olorun lati ni ibukun o so wipe ke a ma setan ara wa je awon wonyi ti a se apejuwe won ni ese kerin awon nikan soso ni yo ri ibukun gba lowo oluwa ati ododo lowo olorun igbala re sugbon kini a n pe ni owo mimo se ke a gbe omi sita bi pilatu gbati a fe se ipaniyan sugbon ke a ma tan ara wa je ke a gbe omi sita ke a so wipe eyin eniyan mo n fo owo mi ki n ba le ni owo mimo tabi ki a fi ose tabi ohunkohun ti a fe fi fo owo wa ki a fi fo owo wa se ohun ni olorun pe ni owo mimo rara o se ki a gbe omi sita ki a fo enu ki a fo ese ki a fo oju ki a fo owo se yi ni olorun se bi apejuwe ti o n so wipe bi a ba fe de orun rere bi a ba fe wa ni alaafia pelu olorun eleda wa bi a ba le se ifo owo ifo ese ifo enu eti bi a ba si we ninu odo ti a ba se be ni ojojumo titi ojo aye wa se o ni olorun pe ni owo mimo rara se o so fun wa wipe bi a ba ranti namani bi a se we eterenu ki awa na papa ki a lo si eti odo bi se ti jordani tabi ti okun ni agbegbe wa ki a je ki awon woli ki won we fun wa ki a ba le ni owo mimo rara ki si ni a n pe ni aya funfun gbogbo nkan wonyi ni bibeli ti se akawe ati apejuwe ni yekeyeke ti o fidi wipe bi awon eniyan naa tile je ope won ki o se ona naa bi won ba n fe lati mo otito ohun ti oro olorun wi fun wa ni orin dafidi ori kedogun ni ese ikini ni a tun ti bere ibere ti o farajo eyi ti a ti bere ni ori ikerinleni ogun ki si ni ibere ti o n kan onisamu ni okan ti o fi je wipe bi o tile je oba olowo ti o si je gbajumo sugbon sibe sibe ti o n fe lati ri idahun si ibere ti o n bere ibere naa ni o tun so fun wa ni ori kedogun ti samu ese ikini oluwa tani yo ma se atipo ninu ago re tani yo ma gbe inu oke mimo re idahun ni wepe eni ti o ni owo mimo ati aya funfun sugbon kini alaye ati itumo owo mimo ati aya funfun alaye ni wepe ese ikeji eni ti o rin deede ti n sise ododo ti o si n so otito inu re eyi n je ki o di imo fun wa wipe oju ki a fi omi fo owo oju ki a we ni eti odo oju ki a wo aso ti o funfun oju ki a lo si ile isin o si ju wipe ki a gbadura o n so fun wa wipe bi o ba je otito

irú ọ̀rọ̀ báyìí ni ẹnìkọ̀ọ̀kan wá kà lóòrọ̀ nígbà tí a bá ń ṣe àkókò ìdákẹ́jẹ́ wa. Ó ṣe ṣe kí a rò wípé kò sí ẹ̀kọ́ kan tàbí ohun kan tí a lè múlò nínú ohun tí à ń kà. Ṣùgbọ́n ó yẹ kí ó yé wa wípé ọ̀rọ̀ Ọlọ́run jinlẹ̀ púpọ̀. A sì sọ fún wa wípé àwọn tí a ń kà wọ̀nyí, bí a bá gba ẹ̀mí Ọlọ́run láàyè láti ṣe wa lójú, láti túmọ̀ rẹ̀ fún wa, a ó rí wípé ọ̀pọ̀ ẹ̀kọ́ ló wà nínú ohun tí a ti kà sílẹ̀ wọ̀nyí. Fún àwọn olùkà tàbí àwọn olùgbọ́ ni Paul Apostle ni ó ń sọ fún wa wípé kí wọn kí ó gbọ́ràn sí ọ̀rọ̀ ìyànjú tí wọ́n ti gbọ́, wípé bí a bá wá sí ọ̀dọ̀ Ọlọ́run, kí a ní etí ìgbọ́ àti àyè àgbàṣe láti ní ọkàn tí ó múra tán láti ṣe ohun gbogbo tí ó yẹ kí a ṣe. Nítorí kí ni apostle tí ó ṣe ń sọ irú ọ̀rọ̀ bẹ́ẹ̀, tí ó ń sọ fún ọ wípé èmi ń bẹ̀ yín ara, ẹ gba ọ̀rọ̀ ìyànjú mi? Ohun tí ó ṣe ń sọ fún ọ ni wípé òun pẹ̀lú mọ̀ dájú ṣáká wípé ní ìkẹyìn ọjọ́ tí a wà yìí, ọ̀pọ̀lọpọ̀ ni yóò kọ ẹ̀kọ́ tí ó yè kooro sílẹ̀. Wọ́n máa wá ìtàn asán káàkiri nítorí pé wọn kò ní ìfẹ́ òtítọ́. Èyí ni a fi ń gba àwọn kìrìsẹ́nì ní ìyànjú wípé wọ́n ní láti gba ọ̀rọ̀ Ọlọ́run sí ọkàn wọn, kí wọn kí ó má ṣe gba ẹ̀tàn ẹ̀ṣẹ̀ tàbí ẹ̀mí tí ń ṣàkóso ìran tí a wà nínú rẹ̀ yìí, ẹ̀mí ìgbẹ̀yìn ayé, láti mú wọn pàdánù àwọn oore ọ̀fẹ́ àti ẹ̀kọ́ ìjìnlẹ̀ tí ó wà nínú ọ̀rọ̀ Ọlọ́run. Lẹ́yìn náà ni ó wá ń sọ fún ọ wípé òun ní ìrètí láti tọ̀ wọ́n wá pẹ̀lú Timotiu, nítorí pé Timotiu tí a kọ nípa rẹ̀ níhìn-ín, ó ti wà nínú túbú nítorí nínú bíni sí ọ̀rọ̀ Ọlọ́run àti sí ìránṣẹ́ rẹ̀. Ṣùgbọ́n nísinsìnyí a ti dá a sílẹ̀, ó sì ń fẹ́ láti wá sí ọ̀dọ̀ àwọn ará Hebrew bí ó ti kọ̀wé ṣọwọ́ ránṣẹ́ sí wọn, kí ó ba lè gbà wọ́n ní ìyànjú, kí ó sì lè mú wọn lọ́kàn le. Èyí jẹ́ kí ó yé wa wípé bí ó tilẹ̀ jẹ́ pé ó ti parí kíkọ ìwé tàbí epistle sí àwọn ará Hebrew, iṣẹ́ ìránṣẹ́ kò dópin nítorí bẹ́ẹ̀. Ni nípa èyí ni a tún sọ fún àwa náà pẹ̀lú wípé bí ó tilẹ̀ jẹ́ wípé a ń fi òpin tàbí ìparí sí ohun tí a ń kẹ́kọ̀ọ́ nínú Hebrew, ṣùgbọ́n èyí kò sọ wípé ìdàpọ̀ wa tàbí ìkẹ́kọ̀ọ́ wa tàbí ìgbọ́ràn wa sí ọ̀rọ̀ Ọlọ́run wípé ó ti parí. Lágbára Ọlọ́run, ní ọ̀sẹ̀ tó ń bọ̀, a ó máa bẹ̀rẹ̀ ìwé mìíràn nínú Májẹ̀mú titun. Lónìí, bí a ti ń wo ọ̀rọ̀ ìyànjú tí ó kẹ́yìn àti oore ọ̀fẹ́ èyí tí a ti kà sí etí ìgbọ́ wa, a ó pín ẹ̀kọ́ wa sí ọ̀nà mẹ́ta. Ìkíní, ọ̀rọ̀ ìyànjú. Ìkejì, ọ̀rọ̀ ìmúlọ́kànle fún òṣìṣẹ́ tí ó nílò rẹ̀. Ìkẹta ni ọ̀rọ̀ ìkíni káàbọ̀ sí òpin. Kí a wò ó ní ìkọ̀ọ̀kan. Ìkíní, ọ̀rọ̀ ìyànjú. Kí a tún ka ẹsẹ̀ ìkejìlélógún tí a ti kà lẹ́ẹ̀kan. Ó ní, èmi ń bẹ̀ yín ara, ẹ gba ọ̀rọ̀ ìyànjú mi, nítorí ìwé kúkúrú ni mo kọ sí yín. Níhìn-ín ni Paul ni ó lo èdè kan. Ó lo èdè yìí wípé ohun tí òun kọ sí wọn, ó pè ní ọ̀rọ̀ ìyànjú. Ǹjẹ́ kí ni Paul Apostle, kí ni ó ń pè ní ọ̀rọ̀ ìyànjú níhìn-ín? Ohun tí a pè ní ọ̀rọ̀ ìyànjú níhìn-ín ni ohun tí ó ti kọ sí wọn láti orí kìíní títí dé orí ìkẹtàlá. Ṣùgbọ́n gẹ́gẹ́ bí akẹ́kọ̀ọ́ Bíbélì, a fẹ́ kí ó yé wa wípé èyí kì í ṣe ìgbà àkọ́kọ́ tí a ó lo gbólóhùn tí a pè ní ọ̀rọ̀ ìyànjú. Bí a bá wo iṣẹ́ àwọn apostle orí ìkẹtàlá láti ẹsẹ̀ ìkẹẹ̀dógún àti lẹ́yìn kíka ìwé òfin àti ìwé àwọn wòlíì, àwọn olórí sinagogu ránṣẹ́ sí wọn pé, ara, bí ẹ̀yin bá ní ọ̀rọ̀ ìyànjú kan fún àwọn ènìyàn, ẹ̀sọ́. Ní ẹsẹ̀ 16, Paul sì dìde dúró, ó sì jowó sí wọn. Ó ní, ẹ̀yin ènìyàn Israẹli àti ẹ̀yin tí ó bẹ̀rù Ọlọ́run, ẹ fi etí sílẹ̀. Bí o bá ti fi ọkàn sí ẹsẹ̀ méjì tí a kà yìí, ó rí wípé wọ́n wà nínú ilé ìsìn tiwọn tí wọ́n máa ń ṣe ní sinagogu, bí ó ti jẹ́ àṣà àwọn Júù. Nígbà tí wọ́n ti ka ìwé òfin láti wọ́n yan ẹsẹ̀ kan tàbí orí kan nínú Genesis títí dé Deuteronomy, wọ́n sì ka àwọn ìwé wòlíì, wọn ò sọ fún wa bóyá Jeremiah ni, bóyá Isaiah ni, bóyá Hosea ni. Ṣùgbọ́n nígbà tí wọ́n ti ka orí kan nínú ìwé òfin àti ìwé wòlíì, ni wọ́n wá sọ fún àwọn Paul wípé bí wọ́n bá ní